fẹ́ mu wọ inú ilé kí a bá lè sọ pé ó wà nínú ilé. Ó jẹ́ wípé ó ní láti gbé ìṣísẹ̀, ó ní láti kúrò lóde níbi tí ó wà kí ó wọnú ilé. Bákan náà ni àwa tí a ti wà nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, tí a ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, àwa tí a ń ṣògo nínú ẹ̀ṣẹ̀, àwa tí a ń yangàn nínú ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, tí a ti wà nínú òkùnkùn, tí a ti wà lóde, tí a kò sí ní ìjọba Ọlọ́run. Bí a bá fẹ́ sọ wípé a wà nínú Kristi, a wà nínú rẹ̀, ṣe mọ̀ wípé kí a tó sọ wípé a sọ wa di kíkún nínú rẹ̀, a ní láti kọ́kọ́ wá sínú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, bí a bá fẹ́ wá sínú rẹ̀, a ní láti gbé àwọn ìṣísẹ̀ kan. Ìṣísẹ̀ tí a ní láti gbé ni wípé a ní láti ronú pọ̀wàdà, a ní láti gba Jésù Kristì Olúwa gbọ́. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí a bá ti rí wípé a gba Jésù Kristì Olúwa gbọ́, ohun tí Bẹ́ẹ̀lì sọ ni wípé a ti di ẹni tí ó wà nínú Jésù. A di ẹni tí ó wà nínú Jésù. Yẹ kí a wo Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje. Nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, nínú ẹni tí ó ń sọ nípa Jésù wípé bí a bá wọ inú Jésù, bí a bá wá sínú ìjọba Jésù, bí a bá kúrò nínú òkùnkùn, bí a bá kúrò nínú ẹ̀ṣẹ̀, bí a bá gbé ìṣísẹ̀, ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, a di ẹni tí ó wọ inú Jésù, a ní ìràpadà nípa ẹ̀jẹ̀ rẹ̀. Ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ó yé wa wípé àwa tí a ti wà lóde tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìmọ́lẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa tí a kò sí nínú ìjọba Jésù tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ní gbé ìṣísẹ̀ ìgbàgbọ́, ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, kí a wá sínú Kristì, kí a gbàdúrà títí a ó fi rí wípé a dárí ẹ̀ṣẹ̀ wa jì wá gẹ́gẹ́ bí ọrọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Àti wípé bí a bá ti ń wọ inú Kristì, ìdálẹ́bi yóò lọ ní ìgbésẹ̀ ayé wa. Nínú Rómù orí kẹjọ ẹsẹ̀ ìkíní, ǹjẹ́ ẹbí kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù? Ṣé o fiyèsí ohun tí a ń kà dáradára? Tí ó wà nínú Kristì Jésù, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà, tí wọ́n ti wọ inú Jésù lọ, àwọn tí ó ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́, tí wọ́n ti gba Jésù Olúwa gbọ́ gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wọn. Ó ní ẹbí kò sí, ìdálẹ́bi kò sí nísinsìnyí fún àwọn tí ó wà nínú Kristì Jésù, àwọn tí kò rìn nípa ti ara bí kò ṣe nípa ti ẹ̀mí. Ẹsẹ̀ ìkejì, nítorí òfin ẹ̀mí ìyè nínú Kristì Jésù ti sọ mí di òmìnira lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Gẹ́rẹ́ tí a bá ti gbé ìgbésẹ̀ ìgbàgbọ́ yìí, tí a ti kúrò lóde, tí a ti wọ inú ilé, tí a ti kúrò lọ́dọ̀ èṣù, tí a ti di ẹbí Ọlọ́run, tí a wọnú ẹbí Ọlọ́run, tí a ti mú orúkọ wa kúrò nínú ìwé àwọn ẹlẹ́ṣẹ̀, ìwé ọ̀daràn, tí a ti kọ orúkọ wa sínú ìwé ìyè Lọ́run, kí a kúngun sọ wípé nígbà tí a ti wọ inú Kristì, ìdálẹ́bi lọ, òṣì lọ, ìdájọ́ tí ìbádé bá wa ní ayérayé ó kúrò, àti wípé a sọ wá di òmìnira. Ẹ̀ṣẹ̀ tó ti ń jẹ gàba lórí wa tẹ́lẹ̀tẹ́lẹ̀, a mú u kúrò, a di ẹni tí ó ní òmìnira kúrò lọ́wọ́ òfin ẹ̀ṣẹ̀ àti ti ikú. Wo Kọ́rìntì kejì orí karùn-ún, Kọ́rìntì kejì orí karùn-ún láti ẹsẹ̀ ìkẹtàdínlógún. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, sórí ó ní bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó ti di ẹbí Ọlọ́run, ó ti gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́, ó ti wọ inú Kristì lọ. Ó jẹ́ wípé Kristì ni ó jẹ́ olùgbàlà rẹ̀, wípé bí Ọlọ́run bá fẹ́ wò ó, a rí Kristì kí ó tó rí, a rí wípé a ti bò ó pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, àti wípé gbogbo ẹ̀ṣẹ̀ àti ìdálẹ́bi ìgbésí ayé rẹ̀, oore ọ̀fẹ́ Kristì, ó ti mú nǹkan wọ̀nyí kúrò. Nítorí náà, bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ẹnikẹ́ni ló wí. Ìbáṣe ọmọdé, ìbáṣe àgbà, ìbáṣe púrúǹtù, ìbáṣe ọ̀mọ̀wé, bí ẹnikẹ́ni bá wà nínú Kristì, ó ṣeéṣe ìbáàjẹ́ Júù tàbí ìbáàjẹ́ kéferì, ẹni tí ó ti jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀tẹ́lẹ̀, bí ẹnikẹ́ni bá

wà nínú Kristi ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má mọ̀ wé kí ó má mọ̀ wé kà ó ṣeéṣe kí irú ẹni bẹ́ẹ̀ kí ó má ti kọjá abúlé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti lọ sí òkè òkun bí ẹnikẹ́ni ẹnikẹ́ni bí ó bá wà nínú Kristi ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjọ wa níhìn-ín ni ó ti ń jọ́sìn tàbí ìjọ mìíràn ni ó ti ń jọ́sìn bí ẹnikẹ́ni bá wà nínú Kristi ó di ẹ̀dá titun ó di ẹ̀dá titun ó di ẹ̀dá titun ohun àtijọ́ ti kọjá lọ kíyèsí wọ́n sì di titun ohun tí a ń sọ tí ó yé wa gbangba nínú ọ̀rọ̀ Ọlọ́run ni wípé bí a bá ti wọ inú Kristi tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ a ó rí wípé ìgbé ayé ọ̀tun ni ẹ máa gbé a ó máa rìn ní ìrìn ọ̀tun yóò jẹ́ ìrìn òdodo a ó jẹ́ ẹ̀dá titun yóò wà nínú wa ète àti ìlànà ìgbé ayé wa yóò di titun ọkàn wa yóò di titun ẹ̀rí ọkàn wa yóò di titun ìlànà tí a ń tẹ̀lé yóò di titun agbára ọ̀tun láti borí ẹ̀ṣẹ̀ yóò wọnú ìgbésí ayé wa kì í ṣe bẹ́ẹ̀ nìkan ìní titun ni yóò jẹ́ tiwa òpin àjò wa yóò sì jẹ́ òpin titun àwa tí ó jẹ́ wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ a jẹ́ igi ìdáná tí ó yẹ kí a sọ sínú iná ọ̀run àpáàdì ṣùgbọ́n nígbà tí a bá gba Jésù tí a wá sínú Kristi ó jẹ́ wípé òpin ọ̀tun ni yóò jẹ́ tiwa èyí tí a bá fi sọ wá sínú iná tẹ́lẹ̀tẹ́lẹ̀ a ó lọ sí ọ̀run rere bí a bá sọ wípé a wà nínú Kristi ó yẹ kí ó yé wa wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jẹ́ wípé wọn kò sí nínú Kristi àwọn tí kò sí nínú Kristi kí ni a ti mọ tiwọn sí kí ni a lè sọ nípa tiwọn yẹ kí a wo Jóòbù orí kẹfà ẹsẹ̀ ìkọkànlélógún ǹjẹ́ nísinsìnyí ẹ̀yin dàbí wọn ẹ̀yin rí ìrẹ̀sílẹ̀ mi àyásìfò yìí ohun tí a ń sọ níhìn ni wípé àwọn tí ó bá jẹ́ wípé wọn kò mọ Ọlọ́run tí wọn kò sì sí nínú Kristi bí wọ́n bá ní ìdààmú bí wọ́n bá ní rí ìrẹ̀sílẹ̀ bí wọ́n bá rí ohunkóhun àyà yóò máa fò wọ́n wọ́n ó máa jáyà nítorí wípé wọ́n jẹ́ ẹni tí kò mọ Ọlọ́run kí a kúnkún sọ wípé wọ́n dàbí ohun asán níwájú Olúwa nítorí wípé wọn kò ní agbára tí ó wà nínú Ọlọ́run àti tí ó wà nínú Kristi ẹ jẹ́ kí a wo Isaiah orí ogójì ẹsẹ̀ ìkẹtàdínlógún gbogbo orílẹ̀-èdè ni ó dàbí òfo asán níwájú rẹ̀ a sì kà wọ́n sí fún bí ohun tí ó rẹ̀yìn ju òfo àti asán lọ bí a kò bá ní Kristi a jẹ́ bí òfo àti asán àwọn ohun òmúlẹ̀ mọ́fọ ayé láwọn máa sátọ̀ lẹ́yìn a kò sì ní èrè kankan nípasẹ̀ wọn nítorí ẹni tí kò lọ́lọ́run ẹni tí kò ní Jésù ó dàbí òfo àti asán nínú Yohánù orí kẹẹ̀dógún ẹsẹ̀ ìkarùn-ún ó ní èmi ni àjàrà ẹ̀yin ilé ẹ̀ka ẹni tí ó ń gbé inú mi àti èmi nínú rẹ̀ òun ni yóò so èso ọ̀pọ̀lọpọ̀ nítorí ni yíya ara yín kúrò lọ́dọ̀ mi ẹ kò lè ṣe ohun kan bí a bá fẹ́ jẹ́ ẹni tí ó lè ṣe ohun kan ẹni tí ó níláárí níwájú Olúwa ẹni tí ó ní ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀fẹ́ níwájú Olúwa ìgbésẹ̀ tí a ní láti gbé ni wípé kí a wá sọ̀dọ̀ Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi kí a wọ inú Jésù lọ kí a gbé ìgbésẹ̀ ìrònúpọ̀àdà àti ìgbàgbọ́ kí a ba lè jẹ́ ti Ọlọ́run ó ní bí a bá ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ni yóò jẹ́ tiwa nítorí wípé a ní ìṣọ̀kan pẹ̀lú Jésù Kristi nínú Éfésù orí kejì ẹsẹ̀ ìkẹfà ó sì ti jí wa dìde pẹ̀lú rẹ̀ ó sì ti mú wa jókòó pẹ̀lú rẹ̀ nínú àwọn ọ̀run nínú Kristi Jésù àjòkó nípa ti ẹ̀mí nínú àwọn ọ̀run èyí jẹ́ wípé kọjá àwọsánmọ̀ kọjá àwọn ẹ̀mí òkùnkùn kọjá agbára sàtánì àti àwọn áńgẹ́lì búburú àjòkó nínú Kristi nínú àwọn ọ̀run èyí ni àǹfààní wa bí a bá jẹ́ ti Ọlọ́run
eyi ni anfani wa bi e ba gba Jesu Kristi gbo eyi ni anfani wa bi e ba ri daju wi pe ati gbe igbese igbagbo a se ti wo inu Kristi lo nitori be bi o ba ti igba Olorun gbo bi o ba ti wa ninu Jesu Kristi o ye ki o gbe igbese igbagbo loni nitori wi pe eni ti ko ba si ninu Kristi o je asan o je opo ninu Efesu orikeji ese ikejila pe li akoko na eyin wa lai ni Kristi eje ajeji si anfani awon loto Israeli ati alejo si awon majemu ileri ni lai ni ireti lai ni Olorun le aye eni ti o ba wa lai ni Kristi o je eni ti ko ni ireti o je eni ti ko l'Olorun o je eni ti o je pe bi o ba ku a lo sinu orun apadi sugbon bi a ba ti di ti Olowa bi a ba ti di Kristi bi a ba ti gbe igbese igbagbo bi a ba ti ko ese wa sile bi a ba ti gba Jesu Kristi Olowa gbo ti a ti mo wi pe oun ni aropo wa oun ni a fi se ebo fun wa oun ni o so wi pe ki Olorun ki o dariji wa nitori eje ti o ta sile fun wa bi a ba ti gbe igbese igbagbo yi a ti di okan pelu Kristi a si ti fi iye wa pamo ninu Kristi nin pelu Kristi ninu Olorun wo Kolose ori keta Kolose ori keta ese keta nitori eyin ti ku a si ti fi iye yin pamo pelu Kristi ninu Olorun a fi iye wa pamo pelu Kristi ninu Olorun o je wo pe Jesu ni olugbala wa Jesu ni abo wa Jesu ni asaju wa oni o si lo pese aye sile fun wa li orun ati fi wa pamo pelu Kristi ninu Olorun je ki a wo kikun ti a ni ninu Kristi kikun ti a ni ninu Kristi mo tun ka Kolose ori keji ese ikewa a si ti se yin ni kikun ninu re duro nibe a si ti se yin ni kikun ninu re mo fe ki o wo apejuwe yi bi abari kanga omi ti a si ni koroba ti o je wi pe o sofo bi a ba fe po omi ti a fe ki omi yi ki o kunu garawa ti a fe bu omi si a o ju koroba tabi garawa yi a o ju sinu kanga o seese ki koroba yi ki o wa lori kanga nitooto o ni idapo pelu kanga yi sugbon ko ni ekunrere omi sugbon nigba ti a ba mi koroba yi ti a je ki o wo inu omi lo ti o wo inu omi de isale bi a ba fe pa soke a ri wipe ohun ti a ju sinu kanga o kun fun omi bakan naa ni ki a to mo Kristi ki a to wa ninu Kristi Kristi je Kristi dabi kanga omi iye bi o ba ranti ninu Johanu ori kerin Johanu ori kerin nigba ti Jesu Kristi ti o n ba obinrin kan ara Samaria soro won soro nipa kanga omi je ki a ka lati ese ikepa Johanu ori kerin kanga Jacob si wa nibe nitori na bi o ti re Jesu tan nitori irin re bẹẹli o joko leti kanga o si je iwon wakati kefa ojo obirin kan ara Samaria si wa lati pa omi Jesu si wi fun pe fun mi mu nitori awon omo ehin re ti lo si ilu lo ira onje nigba na le obirin ara Samaria na wi fun pe e ti ri ti iwo fi ti se Jew fi n bere ohun mimu lowo mi emi eni ti se obirin ara Samaria nitori ti awon Jew ki ba awon ara Samaria lopo Jesu dahun o si wi fun pe iba se pe iwo mo ebun Olorun ati eni ti o wi fun o pe fun mi mu iwo iba si ti bere lowo re ohun iba si fi omi eye fun o obirin naa wi fun pe ogbeni iwo ko ni nkan ti iwo fi fa omi be ni kanga na jin
níbo ni ìwọ gbé ti rí omi ìyè náà ẹsẹ̀ kẹtàlá Jésù dáhùn ó wí fún un pé ẹnikẹ́ni tí ó bá mu nínú omi yìí òrùn gbẹ yóò sì tún gbẹ ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá mu nínú omi tí èmi ó fi fún un òrùn gbẹ kì yóò gbẹ mọ́ láé ṣùgbọ́n omi tí èmi ó fi fún un yóò di kànga omi nínú rẹ̀ tí yóò máa sun sí iyì àìnípẹ̀kun níhìn ni Jésù Kristì ti ṣe àpẹẹrẹ wípé òun dàbí omi kànga omi wípé bí ẹnikẹ́ni bá wá sínú Kristì kí á tó mọ Kristì a dàbí ládùúgbò tàbí bí garawa tó ṣòfò a kò ní iyì a kò ní àlàáfíà a kò ní ìdáríjì a kò ní ìrètí ọ̀run a ṣòfò a kò ní ẹ̀bùn ọ̀run ní ìgbésí ayé wa ṣùgbọ́n bí a bá ti wá sínú Kristì tí a rì wá bọ inú kànga omi iyè ó dájú wípé a ó kùn pẹ̀lú omi iyè láti inú Kristì bí o bá padà sí Kólósè orí kejì ẹsẹ̀ ìkẹwàá ó yẹ kí ó yí ọ nísinsìnyí a sì ti ṣe yín ní kíkún nínú rẹ̀ nígbà tí a ti wọ inú Kristì nígbà tí a ti jẹ pẹ̀lú Kristì a ti gbàgbọ́ nínú Kristì a ti ṣe wá lọ́kan pẹ̀lú Kristì nígbà tí a ti wọ inú Kristì a ní kíkún nínú rẹ̀ ohun gbogbo tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú Kristì òun ni a fi wé omi tí ó wà nínú kànga bí a bá gbàdúrà bí a bá gbàgbọ́ bí a bá wà pẹ̀lú Kristì nígbà gbogbo a ó ní kíkún wa nínú rẹ̀ jẹ́ kí n ka àwọn ẹsẹ̀ Ọlọ́run pọ̀ kí ó lè yí ọ dáradára nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkẹta olùbùkúnlé Ọlọ́run àti bàbá Jésù Kristì olúwa wa ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristì èyí ni a ń pè ní kíkún wa nínú Kristì ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí a kò fi ọ̀kan sílẹ̀ ohun gbogbo tí ó yẹ fún wa gẹ́gẹ́ bí ìgbàlà ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí ìsọdi mímọ́ ohun gbogbo tí ó yẹ wá nínú ìjọba Ọlọ́run gẹ́gẹ́ bí agbára ẹ̀mí mímọ́ ohun gbogbo tí ó yẹ wá gẹ́gẹ́ bí agbára tí ó lè lé àrùn àti àìsàn lọ ní ìgbésí ayé wa agbára tí túni sílẹ̀ agbára tí dáni ní ìdè gbogbo rẹ̀ pátápátá ni a sọ wípé a ti fún wa ní gbogbo ìbùkún ẹ̀mí láti inú àwọn ọ̀run nínú Kristì Jésù nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a mọ̀ wípé kíkún wa inú Kristì ló wà àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa a ó rí wọn gbà nínú Kristì kí a wo Pétérù kejì orí kìíní Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin kí a rí àpèjúwe kíkún wa nínú Kristì Pétérù kejì orí kìíní ẹsẹ̀ ìkẹta bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nínú ògo àti ọlá ńlá rẹ̀ ó ń sọ níyìn wípé gẹ́gẹ́ bí agbára Ọlọ́run ti rí ó ti fún wa ní ohun gbogbo èyí ni ó jẹ́ kíkún wa nínú Kristì bí a bá ń fẹ́ ìwòsàn kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìdí òrìṣà wípé ìwòsàn wà nínú Kristì bí a bá ń fẹ́ àlàáfíà kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ibojì tàbí sínú ayé àlàáfíà wa wà nínú Kristì bí a bá ń fi agbára kò tún lẹ́tọ̀ fún wa láti lọ sí ìjìnlẹ̀ òkùnkùn tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn nítorí wípé agbára tí a nílò ó wà nínú Kristì ó ti fún wa ní ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run bí a bá ń fi agbára láti borí ẹ̀ṣẹ̀ agbára láti gbé ìgbésí ayé òdodo agbára láti ní ìwà mímọ́ ohun gbogbo tí ó yẹ wá ohun gbogbo tí ó pèsè wá sílẹ̀ tí ó múra wá sílẹ̀ fún ọ̀run rere a ti fi wọ́n fún wa nínú Kristì tún wò ó lẹ́ẹ̀kan sí bí agbára rẹ̀ bí Ọlọ́run ti fún wa lí ohun gbogbo tí í ṣe ti iyè àti ti ìwà bí Ọlọ́run nípa ìmọ̀ ẹni tí ó pè wá nípa ògo àti ọlá ńlá rẹ̀ ẹsẹ̀ ìkẹrin nípa èyí tí ó ti fi àwọn ìlérí rẹ̀ tí ó tóbi púpọ̀ tí ó sì ṣe iyebíye fún wa ó ti fi àwọn ìlérí tí ó tóbi púpọ̀ àti àwọn ìlérí tí ó ṣe iyebíye ó ti fi wọ́n fún wa pé nípa àwọn ìlérí wọ̀nyí
wipe nipa iwon yi ni ki eyin ki o le di alabapin ninu iwa olorun nigba ti eyin ba ti yo kuro ninu ibaje ti nbe ninu aye nipa ife kufe awon ese oro olorun yi won je ki o ye wa wipe tito wa o wa ninu Kristi wipe anito ati anisheku nipa ti emi ati nipa ti ara wipe o wa ninu Kristi ki a konkon so wipe ohun gbogbo ti a nilo nipa ti ara nipa ti emi gbogbo nkan wonyi ni a ti pese sile fun wa nitori wipe kikun wa wa ninu Kristi ki a mu won ni okookan igbala wa je pipe ninu Kristi ko si omiran ti eniyan le se tabi ti angeli le se tabi ti Mose ti o ti koja lo tabi elomiran ti nbo wa ti o le se nipa igbala wa kiki wipe ki a ronu pada ki a gba Jesu Kristi lo agbo a o si gba wa la nitori be je ki o ye wipe igbala wa ninu Kristi bi o ba gbadura bi o ba ko ese sile bi o ba gba Jesu Kristi lo agbo a o gba okan re la ki se be ni kan soso a ri wipe leyin igba ti a ba ti ni igbala iwa mimo eso di mimo ni ati pese sile fun wa ninu Kristi Jesu eje re ni ma so ni di mimo eje re ni ma mu ki okan wa ki o funfun lau lau ninu Efeso ori karun ese iketa din logbon ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo li aini abawon tabi alebu kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati aini alaini aboku wepe bi e ba fe iso di mimo wepe ki okan wa emi wa inu wa ki o di mimo patapata ari wepe ninu Kristi ni awon nkan wonyi ni won je ti wa wepe a le so wa di mimo bi abato olorun wa nipa igbagbo ninu Kristi ki se be ni kan soso bi e ba nfi agbara agbara ti emi aso fun a wepe eyin o gba agbara nigba ti emi mimo ba ba le yin agbara fun ise esin olorun yo je ti wa bi abato olorun wa nipase Jesu Kristi bi o ba je pe ani aisan ni ago ara wa o ye ki a mo wipe nipa ina Kristi ni amuwa larada nitori be bi a ba wa si ese agbelebo ti a ti so fun olorun wipe a nfe ki gbogbo aisan ki o kuro ni igbesi aye wa bi a ba gba olorun gbo o daju pe a o mu wa larada bi o si je wipe a nfe ipese ni igbesi aye wa ohun gbogbo ti o ye fun wa ohun gbogbo ti o ye wa ni a ti fi pamo ninu Kristi fun olukuluko wa ninu Filipi ori kerin Filipi ori kerin ese ikokandilogun sugbon olorun mi yo pese ni kikun fun gbogbo aini yin gege bi oro re ninu ogo ninu Kristi Jesu o ti ale lati mo ni wo pe iba se igbala ni ninu Kristi nikan le ati le ri tabi isodi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi agbara emi mimo nipasẹ Kristi nikan soso lati le ri tabi anfe iwosan ni bi a ba gbadura ni oruko Jesu a o ri tabi anfe ipese ni igbesi aye wa we pe olorun yo pese ni kikun fun gbogbo aini wa ninu gege bi oro re ninu ogo nipasẹ Kristi tabi ninu Kristi o ye ki o ye wa we pe ohun gbogbo ti olorun ri we pe anilo ninu aye ati ni aye raye ni ati fi pamo fun wa ninu Kristi bawo ni kikun yi bawo ni o se le je ti wa eyi ni o mu wa lo si akori keta ki a wo Kolose lekan si ori keji ese ikewa a se ti se yin ni kikun ninu re a se ti se yin ni kikun ninu re ki o ye wa we pe opolopo ni o ma nlo si ilese ti won si ti nlo lati igba ewe fun ojo pipe sugbon ti o je wipe igbala Kristi ko je ti won sibe sibe a n fi ye wa wipe a ti se wa ni kikun ninu re awon miran papa won wa si ijo wa nihin sugbon kikun ninu Kristi gbogbo ibukun atorun wa ninu Kristi ko je ti won kini se ohun ti o fa ni wipe won ko ni imo awon ohun ti o ye ki o je ti wa won ko si le gbadura agbayori ki won ki o ni suru titi a o fi bukun won lati oke wa
tàbí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọ̀lẹ wọ́n ṣe ìmẹ́lẹ́ nínú àdúrà gbígbà tàbí kí ó jẹ́ wípé àìgbọ́ràn wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n bí a bá lè mú àìgbọ́ràn kúrò tí a mú ẹ̀ṣẹ̀ kúrò tí a mú ìmẹ́lẹ́ nípa ti àdúrà gbígbà tí a mú kúrò tí a sì ní ìmọ̀ tí ó péye nínú ọ̀rọ̀ ọlọ́run ó dájú wípé àwọn ohun tí ó yẹ kí ó jẹ́ tiwa nínú kristi a ó fi wọn fún wa nítorí a ti ṣe yín ní kíkún nínú rẹ̀ kí ni ohun tí a lè fi èyí wé tàbí kí ni a rí èyí sí nígbà tí a ti ṣe wá ní kíkún nínú rẹ̀ tí ó jẹ́ wípé ohun gbogbo ìbùkún ọ̀run ó yẹ kí ó jẹ́ tiwa báwo ni ó yẹ kí a ti máa gbàdúrà jẹ́ kí a wo Jòhánù orí kẹrìnlá láti ẹsẹ̀ ìkẹtàlá ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìbáṣe ìgbàlà ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ìrètí ọ̀run ni ìyẹ̀ àníkẹ̀kọ́ ni ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ ó ń sọ fún wa wípé bí ó bá jẹ́ wípé a rí i pé nínú ọkàn wa a kò tí ì sọ wá di mímọ́ a rí i pé nínú ọkàn wa gbòǹgbò ẹ̀ṣẹ́ sì wà níbẹ̀ síbẹ̀ a rí i pé nínú ọkàn wa nígbà mìíràn bí ènìyàn bá ṣẹ̀wá ẹ̀tanú máa ń wá sínú ọkàn wa ó máa ń dàbí ẹni pé bí a kò tilẹ̀ gbẹ̀san ẹ̀mí àti gbẹ̀san èrò àti gbẹ̀san ó máa ń pọ̀ jọjọ nínú ọkàn wa ó ní bí a bá béèrè lọ́wọ́ ọlọ́run wé pé kí ó sọ wá di mímọ́ nítorí ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lé orúkọ mi òun náà lèmi yóò ṣe bí o bá fẹ́ di ẹni tí ó ní ìsọ̀rí mímọ́ ẹni tí ó ní ìwà mímọ́ ẹni tí ó ní òdodo ẹni tí ó jẹ́ wípé ìgbésí ayé rẹ yóò dàbí ti kristi nínú àti lóde ó lè béèrè lọ́wọ́ ọlọ́run ohunkóhun tí ẹ̀yin bá sì béèrè lórúkọ mi òun náà lé èmi ó ṣe bí a bá ń sọ pé ohunkóhun tí ẹ̀yin bá béèrè lórúkọ mi àwọn mìíràn ìwòsàn nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè àwọn mìíràn ìdáǹdè nìkan ṣoṣo ni wọ́n máa ń béèrè wọn kì í béèrè wípé kí a fún wọn ní ìgbàlà kí a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run kí a lè pèsè wọn sílẹ̀ fún bíbọ̀ kristi ó yẹ kí a mọ̀ wípé ìgbàlá ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé ìsọdi mímọ́ ó ju ìwòsàn lọ ó yẹ kí a mọ̀ wípé bí agbára ọlọ́run agbára ẹ̀mí ọlọ́run bí ó bá sọ̀kalẹ̀ sí ìgbésí ayé wa pẹ̀lú iná ẹ̀mí tí ó jó àwọn nǹkan tí kò níláárí ní ìgbésí ayé wa ó yẹ kí a mọ̀ wípé ìfikún ni agbára ẹ̀mí ọlọ́run ó ju àwọn nǹkan kéékèèké mìíràn tí a máa ń béèrè lọ ohunkóhun tí ẹ̀yin bá béèrè bí orúkọ mi ìbáṣe ìgbàlà ìbáṣe ìsọ̀rí mímọ́ ìbáṣe ìfi agbára ẹ̀mí ọlọ́run kún ni ó ní òun náà lèmi ó ṣe bí ó bá sì jẹ́ ìwòsàn ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ ìdáǹdè ó ní èmi ó ṣe bí ó bá jẹ́ pé kí a pèsè fún àìní rẹ ó ní èmi ó ṣe òun náà lèmi ó ṣe kí a lè yin babalógo nínú ọmọ nínú ẹsẹ̀ ìkẹrìnlá bí ẹ̀yin bá béèrè ohunkóhun ìgbàlà ni ohunkóhun ìsọ̀rí mímọ́ ni ohunkóhun agbára ẹ̀mí ọlọ́run ní ìgbésí ayé rẹ ni ohunkóhun oore ọ̀fẹ́ ju bẹ́ẹ̀ lọ tí ó fi lè máa gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ bí ẹ̀yin bá béèrè ohunkóhun lé orúkọ mi èmi ó ṣe é ní Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje Jòhánù orí kẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkeje bí ẹ̀yin bá ń gbé inú mi tí ọ̀rọ̀ mi bá sì ń gbé inú yín ẹ ó béèrè ohunkóhun tí ẹ bá fẹ́ a ó sì ṣe é fún yín bí ọlọ́run bá fún wa ní àǹfààní tí ó tóbi tó báyìí wípé a lè béèrè ohunkóhun tí a bá fẹ́ tí a sì rí wípé ìní lọ́run ààyè lọ́run ilé ògo lókè wípé ojú tọ́rọ́ kọ́bọ̀ tí a máa ń béèrè lọ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run wípé nígbà tí a bá pa ojú dé ní ikú wípé a fẹ́ rí ọlọ́run a fẹ́ rí jésù kristi lójúkojú èé ṣe bí a bá mọ̀ wípé láti dé ọ̀run láti jókòó lórí ìtẹ́ pẹ̀lú jésù kristi láti ní àlàáfíà nínú ọkàn wa kí a sì rí wípé a ti mú gbogbo ìdálẹ́bi a ti mú kúrò bí a bá mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí ṣe iyebíye ìgbàlà ẹ̀mí wa wípé òun ní ọ̀rọ̀ tí ó tóbi jù tí ó pọ̀ jù èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé ìsọ̀dí mímọ́ ní ohun tí ó ṣe pàtàkì tí a ó lè fi rí ojú ọlọ́run nítorí ó wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí yóò rí ọlọ́run bí a bá mọ̀ wípé a ti pèsè rẹ̀ sílẹ̀ fún wa wípé àǹfààní wa ni ogún àti ìní wa ni láti ní ìsọdi mímọ́ èé ṣe tí a kò fi béèrè lọ́wọ́ ọlọ́run bí a bá mọ̀ wípé a jẹ́ aláìlágbára wípé àfi bí agbára ẹ̀mí ọlọ́run bí ó bá wá sí ìgbésí ayé wa kí ó sọ wájú
ki o fi ina mi ki o fi jo gbogbo ti ko ni lari ni igbese aye wa ki o fun wa ni agbara ati gbadura agbara lati di ileri olorun mu agbara lati duro tiri ninu inu ni bi ni agbara lati se asepe aseye ise esin onigbagbo bi a ba ri pe aje alai lagbara aje eni ti o ni rewesi pe a ko ni itara ti o ye ki a ni ti a si mo wipe bi ina emi olorun bi o ba sokale le wa lori bi agbara emi olorun bi o ba sokale le wa lori wipe gbogbo aigbagbo ni yo pora gbogbo irewosi ni yo fun lo gbogbo ki a ma sun ninu adura ni yo fun lo ati wipe gbogbo aile duro ti olorun ni yo sa lo ni igbese aye wa e se ti a ko fi bere wipe anfi agbara olorun anfi agbara olorun bi a ba ti gba kan wala bi a ba ti so wa di mimo wipe a n fe agbara ifikun ni agbara olorun e se ti a ko fi bere oni bi eyin ba n gbe inu mi ti oro mi si n gbe inu yin e o bere ohunkohun ti e ba fe a o si se fun yin o ye ki a mo wipe ohun gbogbo ni o ti setan ohun gbogbo ni jesu kristi ni o ti ra fun wa ni o ti pese fun wa ninu romu ori kejo ese ikejilelogbon eni ti ko da omo ohun ti kara re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa yo ha ti se ti ki yo fun wa li ohun gbogbo pelu re lope ofe ni igbala ki se wipe a nfe owo lati ra igbala olorun yo fun wa ni ohun gbogbo lope ohun fe so di mimo ni ofe ni o n fe agbara emi ni igbese aye re ofe ni o n fe ki agbara emi olorun ki o wa ta oji ki o wa so oji ofe la n gba lowo olorun o n fe iwosan ni ofe la n gba lowo olorun tabi o n fe idanisile lowo awon emi okun ti o na olowo ofe la n gba ibukun orun yanturu ni igbese aye re lo n fe ni o ni olorun fun rara re ti ko da omo re si sugbon ti o jowo re lowo fun gbogbo wa lati ko ese wa lo ohun ki o ha fun wa ni ohun gbogbo pelu kristi lofe o ye ki a mo wipe lofe ni ohun gbogbo ti olorun fe lati se fun wa ki a to gbadura e je ki a wo ifihan ori kokanlelogun lati ese ikepa o si we fun mi pe o pari se o ranti awon oro won yi lori igi agbelebo ohun la tun so nihin emi ni alpha ati omega ipilese ati opin emi o si fi omi fun eni ti o ngbengbe lati orisun omi iye lofe ranti wipe ofe ni igbala ofe ni isodi mimo ofe ni agbara emi olorun atoke wa ofe ni isoji ofe ni iwosan ranti wipe ofe ni idande ranti pe gbogbo ibukun emi lati orun wa ofe ni eni ti o ba si segun ni yo jogun nkan wonyi emi o si ma je olorun re ohun o si ma je omo mi eni ti o ba si segun yo jogun nkan wonyi an so nipa wipe nigbati a ba de orun opolopo ogun ati eni ni yo je ti wa nitori wipe a wa ninu kristi igba yi gan ni a ri ekunrere itumo ohun ti a n so fun wa ninu kolose orikeji ese kewa wipe ati seyin ni kikun ninu re lese kese ti a ba ba jesu pade ni o bere si ni to kikun inu kristi wo bi a ba ti n jinle ju bee lo ti a ni isori mo a o tun ma to jinjin ife ati gbigboro ife olorun ju bee lo a o tun ma to kikun ninu kristi a ma to ju bee lo bi a ba ti n fa ni agbara emi olorun a o tun ma to ju bee lo nigba ti o ba ya ti a ba gba wa soke ti a ba pa alada ti a ba ri jesu kristi lojukoju ti a ba mu wa lo si orun ti a si je ki a wa ni orun titi lai pelu olorun nigba yi gan ni a ri ijinle gbigboro ati giga ati ibu ohun ti o je wipe ati se wa ni pipe ati ni kikun ninu re nisisiyi a le dide duro lori ese wa lati le to ebon run wo a le dide duro lori ese wa lati le gbadura lati so fun olorun wipe gba ti a ti se wa ni kikun ninu kristi e se ti a fi n se bi talaka ese ti a fi n se bi eni ti o lọlọrun ese ti a fi n se bi eni pe ko si ibukun latoke wa ese ti a fi n se bi eni wipe igbala ko si mo tabi isodi mo ko si mo tabi agbara olorun ko si mo eje ki a dide eje ki a gbadura eje ki a so fun olorun wipe ohun gbogbo ti a ti pese sile fun wa
nipa iku Jesu Kristi lori igi agbelebo wipe yo je tiwa o fe igbala ni tire ni bi o ba le bere o fe sori mo ni tire ni bi o ba le gbadura o fe agbara emi Olorun lati oke wa ki o so kale le olori ni tire ni bi o ba le duro ti Olorun ki o se gbadura ti ti agbara yo fi so kale o fe bukun atorun wa o fe iwosan ni onkun ti iba je ati se wa ni kikun ninu re ti wa ni pe ki agbagbo ki a di ilere Olorun mu ki agbadura o daju wipe yo bo ti wa.

0: Jẹ́nẹ́sìsì orí ìkẹfà. Ó sì ṣe nígbà tí ènìyàn bẹ̀rẹ̀ sí rẹ̀ lórí ilẹ̀ tí a sì bí ọmọbìnrin fún wọn, ni àwọn ọmọ Ọlọ́run rí àwọn ọmọbìnrin ènìyàn pé wọ́n lẹ́wà, wọ́n sì fẹ́ aya fún ara wọn nínú gbogbo àwọn tí wọ́n yàn. Olúwa sì wí pé ẹ̀mí mi kì yóò fi ìgbà gbogbo bá ènìyàn jà. Ẹran ara sáà ni òun pẹ̀lú, ọjọ́ rẹ̀ yóò sì jẹ́ ọgọ́fà ọdún. Àwọn òmíràn wà ní ayé ní ọjọ́ wọn ni. Àtìlẹ́yìn èyí ni pẹ̀lú nígbà tí àwọn ọmọ Ọlọ́run wọlé tọ àwọn ọmọbìnrin ènìyàn lọ, tí wọ́n sì bí ọmọ fún wọn. Àwọn náà ni ó di akọni tí ó wà nígbà ni, àwọn ọkùnrin olókìkí. Ọlọ́run sì rí pé ìwà búburú ènìyàn di púpọ̀ ní ayé, àti pé gbogbo èrò ọkàn rẹ̀ kìkì bini lójoojúmọ́. Inú Olúwa sì bàjẹ́ nítorí tí ó dá ènìyàn sí ayé, ó sì dùn dé ọkàn rẹ̀. Olúwa sì wí pé èmi ó pa ènìyàn tí mo ti dárun kúrò ní orí ilẹ̀, àti ènìyàn, àti ẹranko, àti ohun tí ń rákò, àti ẹyẹ ojú ọ̀run, nítorí inú mi bàjẹ́ tí mo ti dá wọn. Ṣùgbọ́n Noa rí ojú rere lójú Olúwa. Wọ̀nyí ni ìtàn Noa. Noa ṣe olóòótọ́ àti ẹni tí ó pé ní ọjọ́ ayé rẹ̀. Noa ń bá Ọlọ́run rìn. Noa sì bí ọmọkùnrin mẹ́ta, Ṣemu, Hamu àti Jafeti. Ayé sì bàjẹ́ níwájú Ọlọ́run, ayé sì kún fún ìwà agbára. Ọlọ́run sì bojú wo ayé, sì kíyèsí, ó bàjẹ́, nítorí olúkúlùkù ènìyàn ti ba ìwà rẹ̀ jẹ́ ní ayé. Ọlọ́run sì wí fún Noa pé òpin gbogbo ènìyàn dé iwájú mi, nítorí tí ayé kún fún ìwà agbára láti ọwọ́ wọn. Sì kíyèsí, èmi ó sì pa wọ́n run pẹ̀lú ayé. Ìwọ fi igi gúféèrì kan ọkọ̀ kan. Ìkélé ìkélé ni ìwọ ṣe nínú ọkọ̀ náà. Ìwọ sì fi ọ̀dà kún nínú àti lóde. Báyìí ni ìwọ sì ṣe é. Iná ọkọ̀ náà yóò jẹ́ 300 ìgbọ̀nwọ́, ìbò rẹ̀ 50 ìgbọ̀nwọ́, àti gíga rẹ̀ 30 ìgbọ̀nwọ́. Fèrèsé ni ìwọ sì ṣe sí ọkọ̀ náà. Ní ìgbọ̀nwọ́ kan ni kí ìwọ kí o sì parí wọn lókè. Lẹ́gbẹ̀ẹ́ ni ìwọ sì dẹnu ọ̀nà ọkọ̀ náà sí, pẹ̀lú yàrá ìsàlẹ̀, àtẹ̀lé àti ẹ̀kẹta lókè ni ìwọ ṣe. Àti èmi, wò ó, èmi ń mú kíkún omi bọ̀ wá sí ayé láti pa gbogbo ohun alààyè run tí ó ní ẹ̀mí ààyè nínú kúrò lábẹ́ ọ̀run. Ohun gbogbo tí ó wà ní ayé ni yóò sì kú. Ṣùgbọ́n ìwọ ni èmi ó bá dá májẹ̀mú mi. Ìwọ sì wọ inú ọkọ̀ náà, ìwọ àti àwọn ọmọ rẹ, àti aya rẹ, àti àwọn aya àwọn ọmọ rẹ pẹ̀lú rẹ, àti nínú ẹ̀dá alààyè gbogbo, nínú onírúurú ẹran, méjì méjì nínú gbogbo ẹran ni ìwọ ó mú wọ inú ọkọ̀ náà láti mú wọn là pẹ̀lú rẹ, àti akọ àti abo ni kí wọn kí ó jẹ́, nínú ẹyẹ nípa irú tiwọn, nínú ẹran ọ̀sìn nípa irú tiwọn, nínú ohun gbogbo tí ń rákò ní ilẹ̀ nípa irú tirẹ̀, méjì méjì nínú gbogbo wọn ni yóò máa tọ̀ ọ́ wá láti mú wọn wà láàyè. Ìwọ ó sì mú nínú ohun jíjẹ gbogbo, ìwọ ó sì kó wọn jọ sí ọ̀dọ̀ rẹ, yóò sì ṣe oúnjẹ fún ìwọ àti fún wọn. Bẹ́ẹ̀ nínú a sì ṣe, gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa pàṣẹ fún un, bẹ́ẹ̀ ni ó ṣe.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́ ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé Ọlọ́run dá wọn ní èdè, ó gba ọkàn wọn là, ó pèsè fún wọn, ó mú wọn lára dá. Àwa pàápàá bí a ti wá lónìí, ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára Ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe. Ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run. Ẹ̀bẹ̀ yóò wò kí a ní, kí a sọ fún Ọlọ́run, kí ó lè gbọ́ tiwa, kí ó lè dá wa ní ìdè, kí ó sì lè ṣàánú fún wa.

Ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti n be le orun, a dupe fun awon eri ti a ti gbo. A dupe wipe agbara yin ki ba ti. Wipe bi a ba sadi yin, abo, iwosan, ore ofe, igbala n be lodo yin. A n bebe wipe bi a se wa ni asale yi, gbogbo oniruru ebe ti a mo wa. Wipe elda awon ni oruko Jesu. A n be yin wipe awon ti ile nle ti ona na. Wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esu won lo ni oruko Jesu. Ibi ti ese wa emu igbala wa, ibi ti o dabi eni wipe ruke rudo wa, a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu. A nbebe wipe ibi ti aini wa, wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu. Gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won, e fowole e sanu fun won. Bi a si ti wa si iwaju yin lati gbo oro yin nisisiyi, e je ki imole atoran wa ki o han si ona yin ni oruko Jesu. E mu ki oro yin ki o ye wa, ki a ba le je alabukun fun. A dupe pe e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodus ori kejila, lati ese kejila si ese ketala. Exodus ori kejila, lati ese kejila. Ni toriti emi o la ile Egypti ja, li oruna. Emi o se ko li gogbo awon akobi ni ile Egypti, ti eniyan, ati ti eran, ati lara gogbo orisha Egypti. Le mi o se idajo emili Oluwa. Eje na ni o se se ami fun yin lara ile ti eyin gbe wa. Nigbati emi ba ri eje na, emi o re yin koja, iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti. Bi o ba ranti ni ose ti o koja, a soro lori eje Kristi, eje iyebiye. Loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni wepe, nigbati mo ba ri eje na, bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wipe, nigbati emi ba ri eje na, emi o re yin koja, emi o re yin koja. Nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Oluwa. Ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Oluwa, o je ohun ti o se iyebiye, o je ohun ti o ni anfani tabi ibukun popo. Sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo, o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re. Bi o tile je wipe won tesiwaju lati ma pa mo le ododun, sibe awon anfani ti o wa ninu re ko je ti won, nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara. Bi won tile n tesiwaju lati ma pa mo, sibe awon ibukun wonyi won fo won koja. Eje ki a wo ninu oro Olorun, ki a wo pe li ododun li awon omo Israeli ni won ranti ilana yi ti a fun won, sugbon anfani re ko je ti won. Ninu Deuteronomy ori 16 lati ese ikini, Deuteronomy ori 16 lati ese ikini. Iwo ma kiyesi osu abibo, ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re. Nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypti jade le oru. Eyi ni ase ti a pa fun won, sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won.
awon woyi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani woyi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerinla ese ikini si ikeji Marko ori kerinla ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwo ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi fi wa se aye yi ni awon mo Israeli ni won si npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturu ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wi pe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wi pe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wi pe awon omo Israeli won yi bi o ti le je wi pe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wi pe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wi pe opolopo ti won wa sihin ni won ma padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wi pe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe ki n to tesiwaju je ki n so eleyi fun o wi pe nigbakugba ti o ba ri ninu oro Olorun wi pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wi pe Oluwa si so pe lesekese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wi pe oro ti Olorun ba so yo seye biye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wi pe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wi pe eyi ni oro Oluwa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wi pe Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo eyi ja si nigba ti a so wi pe won wa ni ile Egypt eyi so wi pe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypti nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypti jẹ́ kí ó tún yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypti ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeéṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeéṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wo nísàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypti ó ṣeéṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypti ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàá ìdá ilẹ̀ egypti ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàá ìdá àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypti pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypti láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypti kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún wọn wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye ainipekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo deba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ijere ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fi to ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awokoto elfi eje na ti o wa ninu awokoto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara ateriba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won eje ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi ako ba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa ye ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a n so nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara tun pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun o ni ailaboko ni ki odo agutan yin ki o je akọ ọlọdun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti ọlọrun be lọwọ ọmọ Israeli ni wo pe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyin toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be le o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iye bí iye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, òun ni ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì.

Wọ́n nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú, ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a tasílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yìí yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus 12 ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ní kí wọn kí ó fi jẹ. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi. Ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Johanu 1 láti ẹsẹ̀ ìkíní, lé àtètè kọ́ ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé. Àwa sì ń wo ògo rẹ̀, ògo bí ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní 4:63. Èmi ní ń sọ ní di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni tí mo sọ fún yín, ẹ̀mí ni ìyèsí ni. Ọ̀rọ̀ Ọlọ́run tí a ń sọ fún wa láti ẹnu Jésù Kristi, ọ̀rọ̀ Ọlọ́run tí ó ránṣẹ́ sí wa, òun ló yẹ kí a gbà sí ọkàn wa. Èyí ni ó ń tọ́ka sí wípé bí a ti wà lábẹ́ àmì ẹ̀jẹ̀ Jésù Kristi nípa ìgbàgbọ́, bẹ́ẹ̀ ni a ń láti fi òdiwọ̀n ayé wa sí ọ̀rọ̀ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ń láti fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe òdiwọ̀n ìgbésí ayé wa. Ó ń sọ fún wa wípé ọ̀rọ̀ náà tí èmi ń sọ fún yín, ìyè ni. Ó ní ẹ̀mí sì ni pẹ̀lú. Ìkẹfà ni wípé wọ́n ní láti jẹ àkàrà àìwú pẹ̀lú rẹ̀. Gbogbo èyí ni a ti kà fún wa ní Exodus 12, a sì ti kà fún wa nínú Korinti 1:5 láti ẹsẹ̀ ìkeje sí ìkẹjọ, láti jẹ àkàrà àìwú. Korinti 1:5 láti ẹsẹ̀ ìkeje, nítorí náà ẹ mú ìwúkàrà àtijọ́ kúrò nínú yín, kí ẹ̀yin kí ó lè jẹ́ ìyẹ̀fun titun, gẹ́gẹ́ bí ẹ̀yin ti jẹ́ àìwúkàrà, nítorí tí a ti fi ère kọjá wa, àní Kristi robọ fún wa. Nítorí náà, ẹ jẹ́ kí a ṣe àjọ náà, kì í ṣe pẹ̀lú ìwúkàrà àtijọ́, bẹ́ẹ̀ni kì í ṣe pẹ̀lú ìwúkàrà àrán kan, àti ìwà búburú bí kò ṣe pẹ̀lú àìwúkàrà òdodo àti òtítọ́. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n máa ń lọ sí ilé ìsìn, tí wọ́n máa ń sọ wípé wọ́n gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù, ṣùgbọ́n ìwà búburú, èyí tí a ń pè ní ìwúkàrà àtijọ́, ó wà ní ìgbésí ayé wọn. Àrán kan, tàbí kí a máa hùwà tí kò bá Bíbélì, tí kò bá ọ̀rọ̀ Ọlọ́run mu, èyí sì wà ní ìgbésí ayé wọn. Ṣùgbọ́n a sọ fún wa wípé bí a bá fẹ́ jẹ àǹfààní, tí a sì fẹ́ ní ìbùkún tí ó wà nínú ìrékọjá tí a ń kọ́ nípa rẹ̀ lónìí, wípé a ní láti jẹ ẹni tí ó kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wípé àìwúkàrà, àrán kan, ìwà búburú, àgbèrè, panṣágà, olè, òfófó, ojú kòkòrò, àwọn nǹkan wọ̀nyí kò gbọdọ̀ sí ní ìgbésí ayé wa. Bí a bá ti ṣe àwọn àfiyèsí wọ̀nyí, kí wá ni àwọn àǹfààní àti ìbùkún tí ó wà
lori wa bi a ba wa labe eje odo agutan ni kia kia je kia wo exodo ori kejila le kan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigba ti emi ba si ri eje na nigba ti emi ba si ri eje na ko so wi pe nigba ti emi ba ri ise ododo ara eni oni nigba ti emi ba si ri eje na ko so wi pe nigba ti mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigba ti mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigba ti mo ba ri eje na ko so nipa aso funfun nigba ti mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigba ti mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Christ ti ata sile nigba ti emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigba ti mo ba kolu ile Egypt eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wepe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wepe bi o ba si labe eje Jesu Christi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbese aye re yo ma da o laamu yo ma pon oloju nitori pe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Christi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eran ko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje Jesu Christi ejo lailae ni iyi ni esu yo ma wole ni igba gbogbo pelu awon emi esu yo ma wole bi a ba ri eni ti o n gbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni ferese ti o je wi pe awon eye awon eye ojorun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o n gbe ile ti ko ni orule tabi ti ko ni ferese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe eje odo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan o nja ni ile iru eni be bi araba san ti o n gbe ile ti ko ni ilekun bi araba san bi ti o n gbe ile ti ko ni ferese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki a wo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara
ìrunú, ìkanú, ìpọnjú, nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Egypt ṣègá fara fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbogbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Egypt, wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí, tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Egypt nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé, ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kì yóò lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15, ẹsẹ̀ 26, ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohùn Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísírẹ́lì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95, ẹsẹ̀ 47, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn? Nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n, èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀.
Iketa, aopi yato si ani re ati awon ti o wa ninu aye. Ikerin iwosan pepe. Kuro ninu gbogbo arun yo je ti re. Nisisin ya o to Olorun lo. A o so fun Olorun wipe agbagbo wipe fun wa ni Jesu Kristi ko. Wipe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa. Ti a ta ije re sile nitori ti wa. Ati wipe agbagbo ninu eje ti o ta sile fun wa. Bi o ba ti nfi igbagbo wa ninu eje na. Ti o so fun Olorun ti o nko ese re sile be ni igbala Olorun. Iwosan latoke wa. Idande tooto yo je ti re. Eje ki a didi duro. Lati ba Olorun soro. Ranti pe Jesu Kristi ni kan soso ni odo agutan ti a pa fun wa eje re ni kan soso le o le gba kuro ninu idajo Olorun eje re ni kan soso ni o le fun ani igbala eje re ni kan soso ni o le fun ani idande so fun Olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panshaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba tin je o ti o tin kan won sile be ni o mu iwo kara kuro ni igbesi aye re ti o si so fun Olorun wi pe o gbagbo wi pe ata ije Jesu Kristi sile fun o ata ije Jesu Kristi sile fun o ata ije Jesu Kristi sile fun o gbagbo ninu eje na gbagbo ninu eje na ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo aye raye ti nbo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o ki o ba le bo lowo idajo aye raye ki o ba le bo lowo apaninu tinka kiri aye lode oni ki yato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje na ti ata sile fun o gbagbo ninu eje na ti ata sile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti ata sile ni yo wo san sugbon ran ti wi pe bi ese ba nbe le owo re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re bi ise buburu iwa buburu irinkurin ifekufe ba wa ni igbesi aye re abo ti o wa ninu eje Jesu Kristi ki o le je ti re sugbon bi o ba ko ese sile bi o ba ko ese sile bi o ba ke pe oluwa bi o ba fi igbagbo ro mo eje Jesu Kristi ti ata sile fun o igbala kikun yo je ti re a o dari ese re je o a o gba okan re la o de atunbi gere ti o ba ti de atunbi ni idajo ayeraye kuro lori re ati idajo fun awon ese ti o ti da awon nkan wonyi pelu yo kuro Olorun yo ma toju re bi apaniru tin koja ni igboro bi agbesan eje tin koja ni ayika re be ni yo ma re okoja nitori pe o wa labe abo eje Jesu Kristi bi aisan ba wa ni ago ara re aisan ka aisan yo wu ko je bi o ba gbekele agbara ti o wa ninu eje Jesu Kristi oni ni igba ti emi ba ri eje na emi o re yin koja
àìsàn yóò rí ọkọ já bí abárí ẹ̀jẹ̀ Jésù Kristi. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́. Ìpọ́njú yóò rí ọkọ já. Wàhálà ayé yìí yóò rí ọkọ já. Ìsìnrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọkọ já. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

0: nítorí bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ewu ló wà fún àwọn tí wọ́n fi ẹran ara ṣe ìgbẹ́kẹ̀lé wọn. Kí ni Ọlọ́run wá ń fẹ́ kí a ṣe? Ohun tí Ọlọ́run fẹ́ kí a ṣe ni wípé kí a gbẹ́kẹ̀lé òun. Wẹ́sẹ̀ ìkeje ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Àkọ́kọ́, ò fẹ́ ní ìgbàlà, ó ní láti gbẹ́kẹ̀lé Olúwa. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé iṣẹ́ rere tirẹ̀. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé a ti sàmì fún mi láti kékeré. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń ka Bíbélì. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé mo ń lọ sórí òkè láti lọ gbàdúrà. O gbọ́dọ̀ gbẹ́kẹ̀lé wípé bàbá mi àti ìyá mi ní àwọn olùdásílẹ̀ ìjọ CAC tàbí olùdásílẹ̀ ìjọ CMS ní ìlú wa. Ìgbẹ́kẹ̀lé rẹ ó ní láti wà nínú Jésù Kristì, wípé Jésù Kristì kú fún mi. Kì í ṣe pé bàbá àti ìyá wọ́n jẹ́ olùdásílẹ̀ ìjọ. Kì í ṣe wípé a sàmì fún mi ní kékeré. Kì í ṣe wípé mo ń fún àwọn alágbe lówó. Kì í ṣe wípé mo ń gbàdúrà, mo ń gbà ààwẹ̀. Kì í ṣe wípé mo máa ń lọ sórí òkè nígbà gbogbo. Ìgbẹ́kẹ̀lé rẹ ní láti wà nínú Kálfárì, nínú ẹ̀jẹ̀ tí Jésù Kristì ta sílẹ̀, nínú ẹ̀jẹ̀ Jésù tí a fi ń wẹ lẹ́ṣẹ̀ mọ́ tí ó ń funfun ju snow lọ. O ní láti gbàdúrà wípé Ọlọ́run, mi ò gbẹ́kẹ̀lé iṣẹ́ ọwọ́ rere mi. Mi ò gbẹ́kẹ̀lé àwọn ìgbọràn tí mo rò pé mo ń ṣe sí òfin Ọlọ́run, àwọn ìgbọràn tí kò tó nǹkan. Mi ò gbẹ́kẹ̀lé ohunkóhun tí mo ti ṣe, ohunkóhun tí mo ń ṣe, tàbí ohunkóhun tí mo lè ṣe. Ìgbẹ́kẹ̀lé mi ó wà nínú Jésù Kristì, ó wà nínú ọ̀dọ́ àgùntàn Ọlọ́run tí ó kó ẹ̀ṣẹ̀ ara ayé lọ. Ó ní ìbùkún ni fún irú ẹni bẹ́ẹ̀ tí ó gbẹ́kẹ̀lé Olúwa. Irú ìbùkún wo? Àkọ́kọ́, ìbùkún ìgbàlà, ìbùkún ìdáríjì, ìbùkún àlàáfíà nínú ọkàn, ìbùkún wípé a kọ orúkọ rẹ̀ pẹ̀lú àwọn àyànfẹ́ lókè lọ́run, ìbùkún wípé bí ó bá pa ojúdé ní ikú, wípé àwọn áńgẹ́lì yóò gbé e lọ sókè ọrun, ìbùkún wípé ó ti bá Ọlọ́run lájà, ìbùkún wípé à ń pè ní ọmọ Ọlọ́run nítorí wípé ó gbẹ́kẹ̀lé Jésù Kristì, ó gbẹ́kẹ̀lé Ọlọ́run fún àṣepé ìgbàlá rẹ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, nígbà tí ó wípé ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, èyí jẹ́ wípé bí a bá jẹ́ aláìní, bí wàhálà bá wà fún wa, bí ohunkóhun bá dé, a lè ké pe Olúwa, Ọlọ́run yóò dá wa lóhùn. Ìbùkún ìdáhùn àdúrà ni à ń sọ nípa rẹ̀, ìbùkún ìpèsè látòkè wá, ìbùkún ààbò Ọlọ́run, ìbùkún wípé bí a bá ṣe àìsàn, bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run lè mú wa láradá. Bí ohunkóhun bá wà tí ó dàbí ẹni wípé ẹ̀mí òkùnkùn ni ó fẹ́ jẹ gàba lórí wa, bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run, Ọlọ́run lè tú wa sílẹ̀. Ọlọ́run lè jẹ́ kí àwọn èdè tí ó fẹ́ dè wá kí a já wọn kúrò. Ìbùkún ni fún ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó sì fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Bí a bá sọ wípé a gbẹ́kẹ̀lé Olúwa, èyí jẹ́ wípé gbogbo àwọn ìgbẹ́kẹ̀lé mìíràn ni a ti já sọnù. Èyí jẹ́ pé kì í ṣe wípé a ń sọ fún Ọlọ́run wípé ṣe díẹ̀, babaláwo a ṣe díẹ̀. Kì í ṣe wípé a ń sọ fún Olúwa, mú wàhálà díẹ̀ kúrò kí o sì gba bàbá àṣàlẹ̀ mi láti mú èyí tó kù kúrò. Èyí jẹ́ wípé a gbẹ́kẹ̀lé Ọlọ́run àti Ọlọ́run nìkan ṣoṣo. Kì í ṣe wípé bí a bá ń gbàdúrà, a ń gbàdúrà ní ìgbẹ́kẹ̀lé ní orúkọ Jésù àti pẹ̀lú ìgbẹ́kẹ̀lé ní orúkọ áńgẹ́lì. Irú ẹni bẹ́ẹ̀ ò gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ẹni tó rò wípé orúkọ Jésù ò tó, a ní láti forúkọ áńgẹ́lì kún. Ẹni tó rò wípé ẹ̀jẹ̀ Jésù Kristì ò tó, a ní láti fi omi àdúrà, a ní láti fi kún. Ẹni tó rò wípé Bíbélì nìkan ṣoṣo wípé kò tó, àwọn hàntúrú, àwọn nǹkan tí àwọn ẹlẹ́bọlóògùn, àwọn nǹkan tí àwọn aládùpàídà tí wọ́n ti kọ sílẹ̀, àwọn nǹkan tí àwọn ẹgbẹ́ ìmùlẹ̀, ẹgbẹ́ òkùnkùn ní ibi ipò òkú tí wọ́n ti kọ sílẹ̀, ó tún fi díẹ̀ kún. Àwọn tí ó kì í ṣe àwọn tí ó rò wípé ẹ̀kọ́ Bíbélì, ẹ̀kọ́ ìhìnrere wípé kò tó, wípé àwọn tún ní àwọn ẹ̀kọ́ mìíràn tí wọ́n lè fi kún. Bí a bá ń sọ wípé a gbẹ́kẹ̀lé Ọlọ́run, èyí jẹ́ pé a gbẹ́kẹ̀lé pátápátá pẹ̀lú gbogbo ọkàn, pẹ̀lú gbogbo àyà, pẹ̀lú gbogbo inú wa ni a fi gbẹ́kẹ̀lé Ọlọ́run. Ó ní ìbùkún ni fún ẹni náà, ẹni tí ó gbẹ́kẹ̀lé Olúwa, tí ó fi Olúwa ṣe ìgbẹ́kẹ̀lé rẹ̀. Yóò sì dàbí igi tí a gbìn lẹ́bàá omi, tí ó na gbòǹgbò rẹ̀ lẹ́bàá odò, tí kì yóò bẹ̀rù bí ooru bá dé, ṣùgbọ́n ewé rẹ̀ yóò tutù, kì yóò sì ní ìjayà ní ọdún ọ̀dá, bẹ́ẹ̀ ni kì yóò dẹ́kun àti máa so èso. Èyí ni ìbùkún àwọn tí ó mọ Ọlọ́run, ìbùkún àwọn tí ó gbẹ́kẹ̀lé Ọlọ́run, ìbùkún àwọn tí ó ń képe Ọlọ́run, ìbùkún àwọn tí kò fi ìgbẹ́kẹ̀lé wọn sí orí ènìyàn tí ó jẹ́ ẹlẹ́ran ara. mo fe ki o ye igbese aye re wo loni ni boni igbekele re wa se o nfi oko dipo olorun o nfi aya dipo olorun o nfi ohun ini dipo olorun o nfi baba asale kan se igbekele re o nfi balogun kan se alati leyin fun oni abi o je ni to gbekele olorun abi o je eni to ti ronupo ada patapata ti o nke poroko oluwa se o je eni ti o gbekele oluwa lai boju weyin je ki a dide duro ki a so fun olorun wi pe a fe ki igbekele wa ki o wa ninu re nitori pe ewu popo lo nbe ewu popo lo nbe ibinu je popo lo nbe fun awon ti o je wi pe igbekele won ninu eni elerun ara lo wa ati wi pe idajo olorun idajo ibinu gbogbona olorun o wa lori awon ti won gbekele eniyan ki se be nikan iru awon be won ki o le ba jesu joba won ki o le ba jesu lo nigba ti o ba de won ki o le lo sonre lati ma ba olorun gbe titi lai bi gbekele re ba wa ninu eniyan so fun olorun ide duro ki o gbadura ki o so fun pe ni ti igbala o fe gbekele olorun o fe gbekele etutu jesu christi lori igi agbelebo o ti jewo ese re o ti kan won sile o si simile ise irapada ti Jesu Kristi se ise ti o se ti o je wipe o je itewogba lowo olorun loju olorun o fe gbekele patapata so fun olorun wipe ko tun se ebo miran ko tun si ohun miran ti o ni lati se bi ko se pe ki o kan ronupo ada ki o si je ki eje Jesu ki o we omo ju snow lo o si feran lowo ni o fe iwosan ni o fe ibukun ni ohunkohun ti o je aini re je ki igbekele re ki o wa ninu olorun nikan soso ki se wepe ki o tun ni baba asale kan nibikan ki se ki o tun ni ore abani dese kan nibikan ti o ma pese fun o ti o fi igbekele re si gbekele olorun nikan ki se pe ki o tun ni iborisa kan tabi orisa kan ni ikoko iyara re ti o tun gbekele gbekele olorun gbekele olorun gbekele yo si bukun o laye yi ati ni aye to nbo
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
2: Genesis ori ikeje Oluwa si wi funu ape iwo wa ati gbogbo awon ara ile re sinu oko nitori iwo ni mo ri ni olododo ni waju mi ni iran yi ninu oniruru eran ti o mo meje meje ni kiwo ki o mu won ati akọ ati abo re ati ninu eran ti ko mo meje meje ati akọ ati abo re ninu eye oju orun pelu ni meje meje ati akọ ati abo lati da eru si laye lori ile gbogbo nitori ijo meje si emi o mu ojoro si ile ni ogoji osan ati ni ogoji oru ohun alaye gbogbo ti mo da ni emi o parun kuro lori ile nu a si se gege bi gbogbo eyi ti oluwa pase fun nu a si je ni egbeta odun nigba ti kikun omi de si aye nu a si wole ati awon omo re ati aya awon omo re pelu re sinu oko nitori kikun omi ninu eranko mimo ati ninu eranko ti ko mo ati ninu eye ati ninu ohun gbogbo ti nrako lori ile won wole tonu a lo sinu oko ni meji meji ati akọ ati abo bi Olorun ti fi ase fun Noa o si se ni ijo keje be ni kikun omi de si aye ni egbeto odun ojo aye Noa ni osu keji ni ojo ketalelogun osu ni ojo na ni gbogbo isun ibu nla ya ati ferese isan omi orun si si sile ojo na si wa lori ile ni ogoji osan ohun ogoji oru ni ojo na gan ninu awo inu oko ati Shemu ati Hamu ati Jafeti awon omo Noa ati aya Noa ati awon aya omo re meta pelu won awon ati gbogbo eranko ni iru tire ati eran osin gbogbo ni iru tire ati ohun gbogbo tin ra ko lori ile ni iru tire ati gbogbo eye nla ni iru tire ati gbogbo eye abiye won si wole tonu a lo sinu oko meji meji ninu eda gbogbo ninu eyi ti emi iye wa awon ti o si wole lo won wole ti akọ ti abo ninu eda gbogbo bi Olorun ti fi ase fun Oluwa si se mo ile ikun omi si wa ni ogoji ojo lori ile omi si nwu si o si mu oko fo soke o si gbera kuro lori ile omi si gbilẹ o si nwu si gidigidi lori ile ọkọ naa si fo soke loju omi omi si gbilẹ gidigidi lori ile ati gbogbo oke giga ti o wa ni gbogbo abẹ ọrun ni abo mọlẹ omi gbilẹ soke ni igbọwọ mẹẹdogun a si bo gbogbo oke nla mọlẹ gbogbo ẹda ti n rin lori ile si ku ti ẹyẹ ti ẹran ọsin ti ẹranko ti on gbogbo tin ra ko lori ile ati gbogbo eniyan gbogbo ti emi iye wa ni ihu imu re gbogbo on ti o wa ni iyanbo ile si ku ohun alaye gbogbo ti o wa lori ile ni a si parun ati eniyan ati eran osin ati on tin ra ko ati eye oju orun won si run kuro lori ile Noa nikan ni o ku ati awon ti o wa pelu re ninu oko omi si gbile ni aye ni adojo ojo
3: Adupe pe o ran Jesu Kristi omo bibi re kan soso eni ti ko le ese sugbon ti o wa ku fun ese wa a si dupe lowo re wi pe ife re gboro to be o si jile jojo ti o koja oye wa adupe fun eje ti Jesu ta sile lori oke Calvary lati ko gbogbo ese wa lo nje an be o wi pe gbogbo awon ese ti Jesu ti se tan lati ko lo e ma je ki won ko tuku si igbese aye wa e ma se je ki a fi ohun ko pa mo fun yin a be yin wi pe bi a tin gbo oro yin loni igboran pipe wa fi fun wa ohun ti o n ba eleda reja yo kuro ni okan wa ni igbeyin ki a le fi ijoba orun se ereje ni oruko Jesu Kristi Oluwa wa loni a n fe ye ewe mimo wo lori igboran pipe bi a ba n so nipa gbigboran ohun ti o ye ki o ye gbogbo wa ni nitori wipe opolopo wa ni a ni omo ninu ile o si ma n je ohun ti o ma n dun wa bi omo ninu ile bi o ba ya alaigboran o si sese ki o je wipe a ti ni iriri ni ibi ise ti o si ma n je ohun edun okan wa bi o tile wun ki omo ise ki o ja fafa to tabi bi o ti wun ki ori re ki o ya si ati mo nkan se to bi o ba ni abuku yi wipe o je eni ti ki gboran eni ti a ma n so titi ki o to gba fun wa o ma n je ohun ibanuje pupo bi a ba si wo ijoba ohun ti ijoba ma n fajuro si to aigboran ko si gbogbo awon ti a ma n pe ni olopa ti won se ise olopa won wa fun ati wo awon ti won je omo alaigboran nitori be igboran o je ohun ti o se pataki yala ninu ile ni aarin ebi wa ninu ile iwe ni ibi ise ni ti ijoba bee na ni o si se pataki ni ibalo wa pelu olorun a si ni apere pupo lori awon ti won ni igboran pipe si olorun sugbon a o le menuba igboran lai menuba ase ofin ilana oro ati eko lati orun wa nitori bi o ba si ase tabi ilana kan ti a fi lele bi o ba si oro ti a ti so ti sile tele tele bi o ba si si eko ti a ti fi ko ni ko ni si ohun ti a n beere igboran lori re lowo wa sugbon opolopo nkan ni olorun ti ko wa ninu oro re ti o si n beere ohun kan lowo wa eyi ni igboran bi o ba si se wipe awa nikan ni a da wa ti ko si iya baba ti ko si awon ibatan ti ko si awon ore igboran aronu pupo bi o ba ri omo ti o nse aigboran ki se ohun nikan ni o nda adase o ni awon ore ti won so fun wi pe se o de to be to je pe gbogbo nkan ton so ni won na fe se igboran si bi o ba ri omo nse ti o dabi eni wi pe o je alaigboran o dabi eni wi pe iru omo nse be o ni ifeyinti o si ni awon agbani ni imoran ti won so fun wi pe ko dara bi o ba n gboran ni igba gbogbo wi pe a dabi eni wi pe o je ode bi e ba si ri enikeni ni igboro ti o n se aigboran o ni awon ti won ma so fun wi pe ko se anfani lati gboran si ohun gbogbo ti o n gbo ninu ile olorun bakan na ni bi o ba se wi pe ko si iya ko si baba ko si enikeni bi ore ti o ti o n kin wa leyin igboran aronu ju be lo sugbon mo je so fun o wi pe gbogbo aigboran patapata ni o ni ijiya ninu sugbon anu olorun wa fun awon ti won setan lati fi igboran pipe ba olorun lo mo nfe koko wo awon ti arika ninu iwe mimo gege bi apere rere ti won fi igboran pipe ba olorun lo mo si nfe wo kini ohun iwuri ati ifeyinti ti won ni ti won fi gboran si olorun lenu be ni ise awon aposteli ori ikokan le ni ogun lati ese ikewa ni anka nipa ogbeni kan a o bi si inu igbagbo o je asodi o si je onikupa ni tele tele o je elese ese ti re ti le buru pupo pupo o si yangan o sogo ninu iwa ailolorun iwa asodi iwa aigboran iwa ti ija ati ote si oro olorun sugbon nibi ti o ti ntesiwaju lati se ilodi ati iwosi si oruko olorun ni osan ojo kan ni Jesu Kristi omo olorun ni o ba pade ni eyi ti awo nigbagbo ma npe ni ikorita nitori wipe olorun bere ipinu lowo re eni yi ni a npe ni Saulu ara Tarsu eni ti a mo si Paulu aposteli leyin igba ti o yi pada bi olorun ti ba pade be lo njewo fun olorun wipe ninu aimo ni o nse eyi ti o nse tele tele o si jewo ese re ko fi onko npamo o gbadura o wa oju oluwa o bebe lodo olorun wipe idariji ati anu ni o nfe ko pe jina ni aran ojise olorun kan si ti a npe ni Ananiah o gbadura fun oju re ti o sokun ti o fo olorun la a si ni ki o dide ko pe pupo a baptisi re a ri ibomi ni oruko baba ni ti omo ati ni ti emi mimo o wa bere lati ma se igboran si olorun lenu sugbon o di ojo kan ni o ba awon eniyan kan pade awon ti won fe di igboran pipe re lowo mo je so fun o wi pe bi o ti wa bi loni o se se bi o ba ti dele bi o ti ni ipinu wi pe bi o ti gboro olorun ni o n fe se igboran pipe awon ti won ma nta epo si ala ti o wo awon abati eni je awon ti won fe ti ilekun orun ki won si si ilekun orun apadi sile fun o won ti nduro de o bi o ti ndele ti o fe mura pelu ipinu pelu okan kan lati se igboran pipe be ni won wa ba tun won so pe ah o je ma danwo o je ma gboran si olorun lenu won si nfe fun ni awon awawi pupo lati ma le se igboran mo je so fun o wi pe Paul yi kana oni iru idojuko ati ejakule be ti awon ore ti won so fun wi pe ko ye ki o gboran si olorun lenu to be sugbon o je eni ti o ni ipinu iru ipinu be ni mo nbe olorun ni oni wi pe ki o fi si okan eni kokan ninu wa lati ese ikewa ise awon apostoli ori ikokan leni ogun bi a si ti wa nibe le ojo pipo woli kan ti Judea sokale wa ti an pe ni Agabu nigba ti o si de odo wa o mu amure Paul o si de ara re li owo ohun ese o si wi pe bayi le emi mimo wi bayi le awon Jew ti o wa ni Jerusalemu yo de okunrin ti o ni amure yi won si fi ile awon keferi lowo nigba ti a si ti gbo nkan won yi ati awa ati awon ara ibe na be pe ki o ma se goke lo si Jerusalemu Paul n tese waju lati gboran si olorun lenu o ti gbo ipe o ti gbo ipenija ti a pe wi pe o ye ki o lo si Jerusalemu bi o ti le je wi pe inu ni bi ni po laarin awon Jew si Paul be ni Paul n se okan akin o si ni okan ti o duro sinsin o pinu ninu re wi pe ko si ohun ti o ye ipinu ohun wi pe ohun ni lati gboran si olorun lenu ibi ti won wa duro si ibi ti won gbe ni akoko yi ni woli eniyan olorun ki se keferi sugbon woli eni ti o n paapa mo nipa eni ti a n pe ni emi mimo o debe o si mu amure Paul o de ara re o wi pe ta le o ni amure yi won ni arakunrin yi ni o lo ma se o o ni wahala wa niwaju isoro a po fun nitori wipe bi o ba gboran si olorun lenu esu ota emi wa ko ni je ko gbadun a si ko si awon Jew ninu won se lodi si pupo pupo eru ba bere si ni ba awon arakunrin arabirin awon ore awon ti o mo Paul ni won bere si ni so wipe Paul ma se lo gbo idahun Paul ni ese iketala nigba na ni Paul dahun wipe ewo le eyin se yi ohun ti o ye ko so fun oni le niyan nigba ti won joko ti won so pe o ya o ipade ebi nitori pe a ti gbo pe lagbaja eni ti a bi sinu ile igbagbo ẹni tó jẹ pé láti kékeré ló ti já fáfá nínú ẹsìn ẹni tó jẹ pé ọ̀pọ̀lọpọ̀ wa ni a ń sáré tẹ̀lé ọmọlúwàbí sí ni ìwọ tó ti dàgbà lágbà ìwọ tí o jẹ òpó nínú ìjọ àti nínú ilé a tún gbọ wípé o ń lọ síbì kan àwa ẹ wálé ní ọjọ ìṣẹgun ọsẹ tó kọjá a ò rí ẹ wọn ni o tún lọ síbì kan tó ń pè ní ẹkọ bíbélì èwo tún nìyẹn ìyá àti bàbá àti àwọn ojúlùmọ̀ àti àwọn ìbátan àti àwọn àna wọn sì jókòó wọn ni kò jókòó sáárín ani oku le sibe mo lo tun lo se bi awon baba e on gba ti won fe ko ile isin to wa labule yin abi won fi pitan fun eni on lo fi okuta so le sibe baba o se kere ninu ise isin a go church onora awon aga iwasu onoye ti iya eda nbe gba ti won se ikore ni odun to koja abi won kin so fun nkan to nlo nle ni gbogbo won ni won mo pe onigbagbo ni wa nti wa o tun sese ri kan ni asale ojo to ye ko ma simi won tun so pe o lo se eko bibeli ma gba were mesi o se jeje o awon ti won ba ka bibeli pupo ma ya were ni sora e bo se ri awon eyan ton gbe bibeli yen o mo ajesa ton je ninu le won awon ni wasu o dun lenu won won ma so fun e wi pe ka ni yawo kan o ka se o gbogbo la mo iyen lo joko ti won fe pa e lokan da igba ti gbogbo ba soro ton patapata iya e awa bere a ma sunkun o temi laarin ijo laarin egbe o doju ti mi o ngbe bibeli o tun wa baje patapata o tun ya oju le elomi kakiri o tun wa asu paga iya je mi bo ba yi pada bi n ba ku ma de be o sogbo gbogbo wa tun kenu ti e awon mi amu ni ti lile elomi to gbon inu wa tun pe si koro ani o ye mi emi na gba ti mo wa ni kekere mo se n gbe mi lokan niyan sugbon se jeje aye gba jeje nsin gba to ba kuro ninu ile isin gba to ba kuro ni awon odo awon egbe boku ba ku fun e ta lo ma ba debe bo ba je ki awon agba ki won foju si e lara bibeli to ngbe yen abo lowo e o sora e o ni awon eyan ni won penu po na so fun ball wi pe ma lo ma gboran si olorun lenu o wa gu ese iketa la nigba na ni paul dan wi pe ewo le yin se yi ti eyin so ku ti esi mu are ba okan mi awon ore igba to ba fe gboran si olorun lenu won fe mu are ba okan re won ma so ku won ma daya fu o nitori emi ti mura tan adupe lowo olorun fun eni to mura tan mo si woye wipe ipinu okan ti re ni wipe iwo na ti mura tan wipe ihin rere ti a fi to lenu wo yi wipe oni kuro nbe eko oro olorun ti o ye koro ti ma tun aye eniyan se ti olorun se oloju ti o je ki ori to je ki o ni eti omo ti o n gboran mo gbagbo wipe oni kuro ninu eko na o se se ki awon eniyan ki won fe se inu ni bi ni ki won fe ja nitori wipe o fe gboran si olorun lenu sugbon paul n so fun wipe nitori emi ti mura tan ki se fun dide nikan soso ki se fun dide nikan sugbon lati ku pelu ni jerusalem nitori oruko jesu oluwa a o ti pe o lati ku wo elegbe wa asaju wa ninu igbagbo eni ti a fe je jesu christi kan na ra pada bi a ti ra wa pada awa ti o ni igbala eni ti o mo oro olorun bi awa na se n gbo oro olorun ti o pinu ninu okan re ti ko si se iye meji ti o n so wipe bi o se ti ku ni mo ti ya nigba ti a ko le pa ni okan da awa dake ohun ti mo fe ki o se akiyesi niyen ko si bi won se le so oro to ko si bi won se le wijo to pelu re ni ti won ba ri wipe won o le pa o le okan da won adake ṣùgbọ́n bí o bá jẹ́ ẹni tí ó dẹ̀, ẹni tí kò mọ ọlọ́run púpọ̀, ẹni tí kò ní ìpinnu tí ó dúró, ẹni tí wọ́n lè dẹ́rùbà, tí wọ́n lè fẹjú mọ́, tí wọ́n lè sọ fún ọ wípé bó o bá gbọ́ àárí sí ọ táyà ẹ ti ń já, tí wọ́n á pè ẹ́ pé arábìnrin ó yá ní ẹ̀kọ́ bíbélì ó tó sọ pé ẹ máa nìṣó ẹ̀mí ń fẹ́ ó ṣàìlera fún ara. Bó bá ti ri pé bẹ́ẹ̀ ni wọ́n tún kẹ́nu tí ó ju bẹ́ẹ̀ lọ, bó bá wà nínú àwọn ẹni tó ń ránṣọ àwọn gbogbo ẹgbẹ́, wọ́n sọ pé owó tiẹ̀ ń kọ́ tá a fẹ́ fi ṣe ìrúbọ kí káwọn èèyàn lè máa mú aṣọ, mi ò kì í ṣe ìrúbọ mọ́, wọ́n wá sí ṣọ́ọ̀bù ẹ mi tó ti ránṣọ, wọ́n á kóra wọn dé pẹ̀lú ẹgbà lọ́wọ́ pẹ̀lú gbogbo ẹ̀ lọ́wọ́, wọ́n á sọ pé ó yá ẹgbẹ́ machine ẹ̀, wọ́n á gbé lọ, gbà tán bá ṣe fìtínà sí ẹ, tán bá fi ẹ báyìí pé a lọ lọ́kàn ẹ, ó ṣeéṣe kí wọ́n náà kó lọ bá pé kò burú ẹ jọ òrìṣà náà àjọ má sìn, tàbí ó ṣeéṣe kó ti jẹ́ pé o ti ń fẹ́ gbé ìgbésẹ̀ ìgbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run nínú iṣẹ́ rẹ, tàbí ní ti ìgbéyàwó rẹ gẹ́gẹ́ bí o ti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àṣálẹ́ yìí, àwọn èèyàn sì máa wá. Bó bá jẹ́ ìyàwó tó ṣẹ̀ṣẹ̀ dé torí wípé ọ̀rọ̀ ọlọ́run ò gba òun láàyè láti dúró nínú ilé ẹ, tó sì ti ń ka bíbélì, àwọn òbí ìyàwó yìí wọ́n ti pè pé ó ṣọ ọkọ ẹ, ibi tó ń lọ yẹn wà á rí àbọ̀ ẹ̀, tó bá máa dé á gbé bíbélì rù níjú àwọn tó ń kọ lọ́hùn-ún, á kàn dé ni tá a sọ fún ẹ wípé ó jẹ́ palẹ̀ ẹrú ẹ mọ́ pé ìwọ ni ìyàwó kejì ṣọ́ o, bó o bá sì ti dé ló ń fún ìjàmọ́nú wípé ń bo ló ti ń bọ̀ ẹ̀kọ́ bíbélì ibi ò ní gbé mi pẹ̀lú ẹ o, tán bá kọ ẹ lọ́hùn wípé kó wá pè mí ká máa sọ̀rọ̀ kan pé bóyá kí n wá sẹ́gbẹ́ kan díẹ̀, tó bá sọ bẹ́ẹ̀ lẹ́nu ẹ máa jẹ́ káyé le fún ẹ, o tiẹ̀ tí ì sọ bẹ́ẹ̀ o ti ń sọ sí ẹ lẹ́nu wípé o tó bẹ́ẹ̀ o, ìwọ ló máa mú ìpinnu wípé o fẹ́ ní ìgbọràn pípé sí ọlọ́run, nígbà tí wọ́n bá ti ri wípé wọn ò lè pa ó lé ọkàn dà, wọn á dákẹ́ ọ̀rọ̀ sísọ wípé ìfẹ́ ti olúwa ni kí a ṣe. Wo Galatia orí ìkíní, Galatia orí ìkíní láti ẹsẹ̀ ìkẹtàlá, nítorí ẹ̀yin ti gbúrò ìwà ayé mi ní ìgbà àtijọ́ nínú ìsìn àwọn Júù, bí mo ti ṣe inú ni bí mi sí ìjọ ènìyàn ọlọ́run ré kọjá ààlà, tí mo sì bà á jẹ́, mo sì ta ọ̀pọ̀lọpọ̀ àwọn ojúgbà mi yọ nínú ìsìn àwọn Júù láàrin àwọn ará ìlú mi, mo sì ní ìtara lọ́pọ̀lọpọ̀ sí òfin àtọwọ́dọ́wọ́ àwọn bàbá mi. Èyí tí a ti ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ni Paul ń sọ fún wa wípé òun pàápàá ó wo fàsẹ́yìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ nínú iṣẹ́ ìsìn, ṣùgbọ́n ó ṣe wá láàánú wípé ìsìn àtọwọ́dọ́wọ́ lásán ni, ìsìn tí kì í gba nílà, ìsìn tí kì í gba ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ènìyàn, ìsìn tí kì í gba ìjẹkújẹ, ìmukúmu, ìfẹ́kùfẹ́ lọ́wọ́ ẹnikẹ́ni. Ó ní òun ta àwọn tó kù yọ nínú ẹ̀sìn, nínú ìṣìnà, nínú ìwà òkùnkùn, nínú inúnibíni, òun ṣe inúnibíni sí ìjọ ènìyàn ọlọ́run ré kọjá ààlà. Wá wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún, ṣùgbọ́n nígbà tí ó wu ọlọ́run, nígbà tí ó wu ọlọ́run, ó jẹ́ mọ̀ pé àkókò tí ó wà yìí ó wu ọlọ́run ni. Ìwọ tó tún wá síhìn tó wá jókòó tó ń kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run, ṣé bí o mọ̀ wípé àwọn ẹgbẹ́ wa bí a ṣe ń sọ̀rọ̀ níhìn-ín báyìí wọ́n wà ní ilé tẹ́tẹ́, wọ́n wà ní ilé ọtí, wọ́n mu àmuyíra àmutọ̀sára bá a ṣe ń sọ̀rọ̀ yìí, àwọn ẹgbẹ́ wa nísinsìnyí bí a bá gbà tá a bá ń kọjá lọ a máa rí nínú wọn ní ẹ̀bá títì tí wọ́n ń jó ìjọ ẹlẹ́yà ìjọ ẹ̀sìn. Àwọn mìíràn nínú àwọn ẹgbẹ́ wa wọ́n wà ní ilé sinimá tí wọ́n ń wo àwòrán tí àwọn ọmọ mọ èṣù tí wọ́n ṣe fún wọn tí wọ́n ń gba owó lọ́wọ́ wọn. Owó sì ń bá tẹ́tẹ́ àti ijó àti sinimá àti ọtí àti ìkóbìnrin jọ àti ti àgbèrè ó ń bá lọ. Ṣùgbọ́n bó ṣe ti àwa ni ó wu Ọlọ́run nínú àánú rẹ̀. Ó pè wá, ó ní kí a súnmọ́ ọ̀dọ̀ òun. Mo ń bẹ Ọlọ́run wípé oore, àánú àti ọwọ́ ẹ̀fẹ́ ti Ọlọ́run náà sí wa, kí Ọlọ́run kí ó má jẹ́ kí orí wa kí ó kọ́. Paul wá ń sọ wípé nígbà tí ó wu Ọlọ́run, ẹni tí ó yẹ àmì sọ́tọ̀ láti inú ìyá mi wá, tí ó sì pè mí nípa orí ọ̀fẹ́ rẹ̀ láti fi ọmọ rẹ̀ hàn nínú mi. Kí èmi kí ó lè máa wàásù rẹ̀ láàrin àwọn kèfèrí lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn wo lé ara àti ẹ̀jẹ̀? Bàbá, ìyá, ara, ẹbí, àwọn àna, àwọn ọ̀rẹ́ rẹ, àwọn ni ara àti ẹ̀jẹ̀. Ó ní lójú kan náà nígbà tí mo ti gbọ́ ìpè, nígbà tí mo ti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, nígbà tí a ti sọ fún mi wípé dìde kúrò nínú ìfọ́jú ọkàn tí ó wà, kúrò nínú ẹ̀ṣẹ̀ rẹ, kí o gba Jésù Kristì Olúwa gbọ́, kí o sì bẹ̀rẹ̀ sí ní sọ ìtàn àgbélébù yìí fún àwọn ẹlòmíràn. Ó ní lójú kan náà, èmi kò bá ara àti ẹ̀jẹ̀ gbìmọ̀ pọ̀. Àwọn ara ó máa ń fani, àánú a máa ṣe ènìyàn nígbà tí àwọn ará, àwọn ọ̀rẹ́ àti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n bá ń sọ fún wa wípé ó ti ẹ̀rù ti ìyá ẹ, ó ti ẹ̀rù ti àwọn ọmọ tó bí kalẹ̀, ìgbésẹ̀ tó fẹ́ gbé yìí láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu rówó àti ẹ̀sọ́ tánà. Ìwọ obìnrin tó sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀, o fẹ́ ṣe àtúnṣe, o fẹ́ gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, kí ló fẹ́ jẹ? Láyé ọ̀dá tá a wà nínú ẹ̀ yìí, àbó gbọ́ pé àwọn ìjọba pàápàá wọ́n mọ ayé tá wọ́n mọ̀ lára, wọn ò jẹ́ gbàyàn síṣẹ́ ìsìn. Iṣẹ́ fátìrì ò tiẹ̀ lè rí, iṣẹ́ pé bojú ojú mi kò tiẹ̀ sí. Nǹkan wọ́n níta ló tún sọ pé o fẹ́ gbé ìgbésẹ̀ kan, o fẹ́ febi para ẹ o. Inú ilé tó wà tó ń fún ẹ lóúnjẹ mẹ́ta lóòjọ́, ọmọ nìyí tó bí kalẹ̀, kí ló fẹ́ fi tọ́ wọn? Ìgbà tó bá ṣe àtúnṣe ìgbésí ayé ẹ, àwọn ará àtọ̀rẹ́ nìyẹn, àwọn ará àti ẹ̀jẹ̀ tí wọ́n á fẹ́ kí a bá wọn gba ìmọ̀ràn ká gbìmọ̀pọ̀ pẹ̀lú wọn. Ìwọ tí o ti gbọ́ ìpè láti wọ ìjọba Ọlọ́run, ìwọ ló sọ fún ọ wípé rárá mo ti dẹrù ìjọba Ọlọ́run kalẹ̀, kẹ́nikẹ́ni kó má bá mi tu palẹ̀ mọ́. Ní ìṣe àwọn apostẹ́lì orí ìkarùn-ún láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni mo ti ń kà á, iṣẹ́ àwọn apostẹ́lì orí ìkarùn-ún ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n wípé àwa kò ti kìlọ̀ fún yín gidigidi wípé kẹ má ṣe fi orúkọ yìí kọ́ni mọ́, sì wò ó ẹ̀yin ti fi ẹ̀kọ́ yín kún Jerusalemu, ẹ sì ń pète àti mú ẹ̀jẹ̀ ọkùnrin yìí wá sí orí wa. Àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn igi lẹ́yìn ọgbà nínú iṣẹ́ ìsìn sinagogu, àwọn ni wọ́n pe àwọn ọmọ Ọlọ́run yìí, àwọn ẹni ìgbàlà, àwọn tí Jésù ti fi ẹ̀jẹ̀ rẹ̀ rà padà, wọ́n pè wọ́n sí àárín àwùjọ, wọ́n wá sọ fún wọn wípé èwo la ń gbọ́ tẹ ń ṣe yìí, èwo ló ń dánwò yìí? Àwa kò ti kìlọ̀ fún yín ni, a sì kìlọ̀ yìí gidigidi, kì í ṣe díẹ̀, a sì sọ fún yín, a tẹ̀ mọ́ yín létí wípé ẹ̀kọ́ tẹ ń kọ́ yìí ó ti le jù, àwọn òyìnbó nìkan ni wọ́n lè ṣe é. Ìwọ ẹni tá a bí dáadáa, ẹni tá a bí dáadáa ló ń kóbìnrin jọ, ta kó wọn jọ tí wọ́n pọ̀ nílé, bó fẹ́ kẹ́nìkan lọ pọn mi wà rẹ́ ní pè, bó fẹ́ kẹ́nìkan lọ ṣẹ́gi wà rẹ́ ní pè, bó bẹ̀ẹ̀ tẹnìkan òdùn wà yà sí yàrá tẹlòmíì. Ìwọ tá a bí dáadáa, àwọn òbí tó ń fún ẹ lóbìnrin tó pọ̀ wọ́n fẹ́ràn ẹ nì, àṣebọ́kùnrin kú lo ara ẹni tí ò tiẹ̀ tí rẹni fẹ́, ìwọ tí wọ́n sì wojú ẹ̀ tí wọ́n rí pé àwọn èèyàn dáadáa ni, àwọn ọmọlúàbí gbogbo, àwọn ọmọlúàbí tó ń sùn sílé ọtí, awon omoluabi ton je ajibese awon omoluabi ton se fayawo awon omoluabi to je pe inu ese ni won sun ni won je ni won mu won si ma so fun a wi pe awon obi e won si je omoluabi pupo o ni won se nfun e won ti e so papa nisin wi pe leri iyawo meje to ti fe ikan tun bo lona bo ba si tin kunle we ninu ile awon isin mi ni won so fun wi pe o ma sorire o eni to mora wo ni mo ri ni waju e yi ninu isipaya laarin ose bo ba ti dele e ko se lalejo daada o nitori wi pe omo po ninu e won si ma so fun e pe won feran eni ni won fi nkole ebe won di wahala ru eni I see me I bale aya I roju airaye ni won kole olorun ni awon won yi wa pon wi pe a ti so fun yin wi pe e ko wo le tun gbede yi wi pe Jesu kan wa nibi kan to ma ngba ni lowo ese patapata e ma je atun gbo be lenu yin mo o se e wa so awadi elese e wa mu eje Jesu yen e wa mu wa sori wa se nsi o fe so wi pe iwo ni alara mimo awaje elese wo ese kokan dini ogbon sugbon peteru ati awon apostle dahun won si wi pe awa ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo o ma dara lati ni olorun lati ni ipinu lati so wi pe ni kiku ni yiye titi ojo aye mi emi ko gbodo ma gbo ti olorun ju ti eniyan lo ohun ti mo wa nfe wadi ni wi pe kini abayori si igboran wo exodus ori ikokandini ogun bi a ba gboran kini ere re kini o je ini ati ipin wa exodus ori ikokandini ogbon ese karun nje ni sisin yi bi eyin ba fe gba ohun mi gbo ni toto ti e o si pa ma je mu mi mo nigba na le yin o je isura fun mi ju gbogbo eniyan lo nitori gbogbo aye ni ti emi eyin o si ma je ijoba alufa fun mi ati orile ede mi mo won yi le oro ti iwo o so fun awon omo israeli nigba ti a ba gboran si olorun lenu lese kese ti a tin fi igboran pade eko oro olorun ti a ngbo lese kese ile a ndi isura fun olorun kini a npe ni isura bi o ba ti je eni ti o ni ohun kan ti o se owon fun o ohun ti o je isura fun o o je ohun ti o ma fun ni itoju pupo gba ti a ba di isura fun olorun a ma toju wa a ma fun wa ni ohun ti o ye wa ni igba ti o si ye wa a ma daabo bo wa a ma fi iso re so wa ni exodus ori iketa le ni ogun ni a ti n ka lati ese ogun exodus ori iketa le ni ogun lati ese ogun kíyèsí ìmíràn áńgẹ́lì kan ṣíwájú rẹ láti pa ọmọ lé ọ̀nà àti láti mú ọ dé ibi tí mo ti pèsè sílẹ̀ mo ń fi ẹran ọ létí pé kí Jésù Kristì kí ó tó fayé sílẹ̀ kí ó tó lọ lé ó ń sọ fún àwọn ọmọ ẹ̀hín rẹ̀ ó sì ń sọ fún àwa náà pẹ̀lú wípé ẹ má ṣe jẹ́ kí ọkàn yín kí ó dàrú ẹ gba ọlọ́run gbọ́ ẹ sì gbà mí gbọ́ pẹ̀lú wípé nínú ilé bàbá mi ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ni ó wà ìbá má ṣe bẹ́ẹ̀ èmi ìbá ti sọ fún yín èmi sì ń lọ láti lọ pèsè àyè sílẹ̀ ní tí mo bá sì lọ láti lọ pèsè àyè sílẹ̀ èmi a sì tún padà wá wípé níbi tí èmi gbé wà kí ẹ̀yin kí ó lè wà níbẹ̀ pẹ̀lú àwa ń sọ fún wa wípé ní àkókò kan ní ìgbà kan ní ayé àwọn ọmọ ísírẹ́lì ni àwọn náà ní irú ìlérí bẹ́ẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé ìlérí yìí kò súnmọ́ tiwa kò tó tiwa wepe ile kan wa ti a pe ni ile ileri ile kenani ti a gba lowo awon kan ti a si nfe lati fun won se o mo wi pe orun rere ti a so pe a fe lo yi ogun logo awon angeli da le jade ninu re esu ati idameta awon angeli le orun ni a le jade a si so fun a wi pe aye ti awon angeli won yi padanu re aye ti o lola aye ti o tobi ni Jesu Christi ni o lo pese fun wa sugbon olorun so fun awon mo israeli wi pe o n fi angeli kan si odo won ti o ma pa won mo le ona ti o si le mu won de ile bi ti won lo angeli ko lo mu awa lo sibi ti an lo nigba ti Jesu Christi ti o goke lo ti o lo pese aye sile fun ale orun o wa ran olutunu si wa eni ta ma ko wa eni ta ma se wa leti eni ta fi wa mo ona eni ta ma to wa si ona emi mimo o fun wa lati se atona wa lo si orun rere a si n kilo fun a wi pe ke a ma se mu emi olorun binu bi o ba mu emi olorun binu eni ti o se ipase re ti o to si ona lati lo si ijoba olorun lati lo si orun rere ta lo tuku fun o o pari fun eni be ni ese kokan le ni ogun le o wa so fun a wi pe kiyesi ara lodo re ki o si gba ohun re gbo ma se bi ninu mo so fun a wi pe emi olorun le a fun wa ni igba ti isinsin yi lati se atona wa lati tu wa ninu lati to wa lati je ki o ye wa ona ti an gba bi a ti n gbo oro olorun emi olorun a ma tan ka ninu okan wa a ma fi oye ese ye wa a ma so pe ma lo sibe omo olorun ki se bayi bo ba ti n fe soro emi olorun a so pe omo olorun ki so be bo ba ti n fe lo raja oja ti o dara emi olorun ninu okan e a ma ta e ninu olorun wi pe ma se be omo olorun ki se be bo ba fe jeun ti aye bo ba fe rin ti aye o fe woso bi ti aye emi olorun ti wa ninu okan re ta ma so fun wi pe ma se be o omo olorun ki se be o eni to ba n lo si ile ti a ti pese sile le orun ki se be bo ba ti n fe gbe iyawo ti o dabi eni wi pe enikan wa ni ita to je omo esu ti o je elese ti o tin so pe o ma dara o bi Samson ti so wi pe e fe fun mi ohun mi gidigidi ti baba ati iya re ti won mo olorun ton so pe ori eyan laarin awon eniyan olorun lati fe o wa je laarin awon filistini awon elese awon ota olorun oni rara o esa fe fun mi ohun mi gidigidi iyawo to fe obirin to fe o lo gba oju e lowo e agbara to ni tele ati emi olorun to ni tele o lo bo o ti e tun se ti e de bi ko ma wa awon ti won se ife ku fe kaakiri ibi to ti ba de lila pade niyan se iwo na mo pe eni to ba n wa iwa ku wa a ri irikuri nkan to mu eni to ni emi olorun tele eni ti o kun fun agbara olorun lati lo si ile eni ti n se ife ku fe ara lo n ti emi olorun o si ko salai je olooto lati kin ni ilo sugbon o ni o ti o ohun mi gidigidi ohun mi gidigidi lo pa ni Delila wa n so fun yi pe nibo ni agbara e ti e wa iwo to mo ile onisegun gba to ti gba in rere gba to ba fe lai gbagbo wa mo ile onisegun won a bere nbo lagbara e wa awa be si ni so fun eje Jesu lagbara mi Bibeli ni oro Olorun ti to ni sona o lagbara mi emi Olorun ni bo ti n so yen bẹ́ẹ̀ni esu ló ń gba lọ́wọ́ ẹ o wa fa orí ẹ agbára lọ gbogbo ìmísí tí ó ní tẹ́lẹ̀ ó lọ ẹ̀mí ọlọ́run lọ lẹ́lílà yìí ni ó tún sọ pé Samson jí dìde àwọn filistini wọ́n ń dọdẹ rẹ̀ wọ́n dé Samson bá jí ó lọ́ wọn a ṣe bí ọkùnrin tẹ́mi ọlọ́run bá lọ ò lè ṣe bí ọkùnrin wọ́n ni tọ́ mi bá tẹ sáàmù ó tán ológun aparada ni tẹ́mi ọlọ́run bá lọ òtó bẹ́ẹ̀ wọ́n yí ẹ mọ́lẹ̀ wọ́n rìn ọ mọ́lẹ̀ lójú orun wọ́n pàdé ẹ bó o pe jésù wa ni ṣe bó ti kọ̀ mí sílẹ̀ ṣe bó ti fi obìnrin ṣe bó ti fi dípò mi bo so pe mi mimo so kale agaba run aloti o alon ki gbenu doti se bo ti wono okunkun lo bo so pe baba sanu fun mi o ti ko anu sile se bo ti lo gbe obirin kan o si ti fi dipo anu ati ore ati ore ofe olorun ni santo ni bajiride o ba mi ara agbara ode ni won mu ni won be si ni fi sesin na wa won ayoju e mejeji na wa so fun pe o ya won akora won jo egbedogun eniyan won ni o ya o ma sere fun wa ah gba ton ba tun bi eni le oti pe orin te ma nko njo sin gba ton lo si lesi gba ton so e ko asun dabo eh jesu fejere wa mi jesu sanu fun panu e mo nbe wa korin fun wa gba ta won egbe ninu aye awon oni tete ton ba muti yo ton so pe aha Michael loruko e o oya mbi waka Psalm 23 fun wa oluwa loluso agutan mi emi ki o se alaini o ti se alaini ndi oti o ti se alaini ni egbe awon oni tete oni awon omo awon ni awon omo Israel ni won so oni awon ti o ko wale eru won beru ni lo wa won ni ka ko ni si oni fun won o o de mi o se ko ni si oni ni ile ajeji nbo ni won ti fe lo ko ni si oni oni to tin ko to mu inu re dun oni to nda lara ya oni ihirere nbo lo ti fe lo ko ni Samsoni lo ba sere fun won ekun ba gbon anu ara re se o fowo ba ori re irun ironu pe wada o tin hu lori re o wa so pe olorun mo te mo fowo kan ite orun sugbon mi o le debe bo le kan soso yi mo fe gboran mo fe se ipinu tori pe o ti de ba mi nisisin yi awon ton ki mi ni lo tele won o le tele mi debi awon ton wa so olo fun mi tele gba ti mo ti peyin da Timothy koyin si rere won ti ju mi sile Olorun bo ba le sanu fun mi lekan soso yi ti agbara orun agbara ti bori ese agbara ti bori esu agbara ti bori ota agbara ti duro sisin agbara ti le gboran bo ba le pada de lekan soso yi mo fe gboran o wa be si ni gbadura o wa so fun awon ti won dari re o ni ejo e fi owo mi ba awon opo ile mo tun fe dabira fun Olorun mo tun fe sise fun Olorun mi o kan fe ku ni iku alairise bo se n gbadura yen to ronu pada to n so fun Olorun wi pe bo ba le yo mi ninu eleyi o pari bi mo ti e ku nibi o san ki n ku sinu igbagbo o je mo idariji lati orun wa aso mo pe Olorun alaanu ni pe bo ba ke pe Olorun o ni lati gbo bo tin kepe olorun awon ti won sere awon aborisa se awon okunkun mo tun madura bon re nton gbadura awon mo ki lo nse won si mo won mo tun mo e o ba be si ni gbadura lese kese ni ina orun agba olorun lo so kale mo si mo gba olorun jeleri wi pe bo ba so fun olorun wi pe iwo na ti sese tele iwo na ti peyinda tele wi pe agbara si ti lo bo ba so pe mo nfe gboran o di isura fun olorun yo sanu fun o angeli ni emi olorun eni ti anan lati orun wa lati to ipa sere de orun rere koni fi o sile o yo di owo re mu yo ma samona re yo bo ba tin fe gbese la ma so fun pe ibi ni ko gbese si bo ba tin fe si so a ma panu e mo bo ba tin fe lo sibi han ma lo sibe o bo ba si tin gboran o daju wi pe bi pe ba dun bi jesu ba farahan ni awo somo o lo ko tu ye ka ma soro pupo mo gbagbo wi pe gbogbo wa ta wa ni ni a fe gboran olorun wa so fun pe ki a ma dabi Saul o ni ma jemu lailai aran onise a so fun pe patapata gbogbo awon agutan awon eniyan awon ti won sori si olorun awon ota olorun ko pa won run o ba lo awon eniyan na ba ko ti agutan yi da ma je apa agutan yi eleyi da oba gagi na je ka da si o ba ju olorun sile o ba n gbo ti eniyan olorun ba wa lo so fun samuel pe o se mi laanu nitori mo yan solu loba o ti peyin da si mi ko gboran si mi lenu kini eri olorun nipa ti e se o fe di ti Samson ni abotu o fe di bi Saul.

rẹ̀ nínú àánú nínú ìpamọ́ra rẹ̀ láti pè ọ wá sínú ìrere. Mo ń bẹ Ọlọ́run wípé orí inú ti máa ba tìta jẹ́, kọ́lọ́run mú kúrò nínú ọkàn rẹ. Bọ́lọ́run sì ti ń pè wá láti gbọ́ràn lónìí. Mo gbàgbọ́ wípé gbogbo ọ̀la ń fẹ́ gbọ́ràn. Bó o bá fẹ́ gbọ́ràn, wàá sọ fún Ọlọ́run. Ẹ jẹ́ àkúnlẹ̀ kí a sọ fún Ọlọ́run pé ẹ̀mí àìgbọ́ràn pátápátá kí Ọlọ́run kí ó yọ ọ́ kúrò. Ọlọ́run ń béèrè ìgbọ́ràn pípé lé ọwọ́ rẹ àti lé ọwọ́ mi. Képe wá sọ fún Ọlọ́run ohun tí ó bá dàbí ẹni pé ó wọlé ọ̀nà rẹ. Sọ fún Ọlọ́run wípé ó tún ṣe. Bí àtúnṣe bá wà lé ọ̀nà rẹ ní ti ìgbéyàwó, ní ti iṣẹ́ ṣíṣe, ní ti ìwà híhù, sọ fún Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi wà síbẹ̀ láti wẹ̀ ọmọ. Ẹ̀mí Ọlọ́run ti ń tọ́ni sọ́nà. Ẹ̀mí Ọlọ́run olùtùnú ó wà síbẹ̀ láti tọ́, láti ràn ọ́ lọ́wọ́. Láti jẹ́ ìtìlẹ́yìn fún ọ nígbà tí o bá ń gbé ìṣísẹ̀. Láti ṣe àtúnṣe. Má jẹ́ kí wọ́n pa ọ́ lọ́kàn dà. Gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu.

Bueno,

0: àti àwọn ọmọ rẹ àti àwọn aya ọmọ rẹ pẹ̀lú rẹ. Mú wọn láyé gbogbo tí ó wà pẹ̀lú rẹ jáde pẹ̀lú rẹ nínú ẹ̀dá gbogbo ti ẹyẹ ti ẹran ọ̀sìn àti ti ohun gbogbo tí ń rákò lórí ilẹ̀, kí wọn kí ó lè máa gbáyìn lórí ilẹ̀, kí wọn bí sí, kí wọn sì máa rẹ̀ sí lórí ilẹ̀. Nú a sì jáde àti àwọn ọmọ rẹ̀ àti aya rẹ̀ àti àwọn aya ọmọ rẹ̀ pẹ̀lú rẹ̀, gbogbo ẹranko, gbogbo ohun tí ń rákò àti ẹyẹ gbogbo àti ohunkóhun tí ń rákò lórí ilẹ̀ gẹ́gẹ́ bí irú tiwọn, wọ́n jáde nínú ọkọ̀. Nú a sì tẹ pẹpẹ fún Olúwa, ó sì mú nínú ẹranko mímọ́ gbogbo àti nínú ẹyẹ mímọ́ gbogbo, ó sì rú ẹbọ rẹ sísun lórí pẹpẹ náà. Olúwa sì gbọ́ ọ̀rùn dídùn. Olúwa sì wí ní ọkàn rẹ̀ pé, èmi kì yóò sì tún fi ilẹ̀ rí nítorí ènìyàn mọ́, nítorí ìrù ọkàn ènìyàn ibi ni láti ìgbà ìwé rẹ̀ wá. Bẹ́ẹ̀ ni èmi kì yóò tún kọlu ohun alààyè gbogbo mọ́ bí mo ti ṣe. Níwọ̀n ìgbà tí ayé yóò wà, ìgbà irúgbìn àti ìgbà ìkórè, ìgbà òtútù àti ooru, ìgbà ẹ̀rùn, ohun òjò àti ọ̀sán àti ooru kì yóò dẹ́kun.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà. A dúpẹ́ ìwọ Ọlọ́run wípé ìwọ ni o máa ń fi ìsinmi fún ọkàn àìsinmi, o sì máa ń fúnni ní ìfọkànbalẹ̀ nígbà tí a bá wá sí ọ̀dọ̀ rẹ. A dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ àti fún ẹ̀mí rẹ tí máa ń tọ́ni sọ́nà. À ń bẹ̀ ọ́ wípé ǹjẹ́ bí o bá ti ń darí wa, tí o sì ń tọ́ wa sọ́nà, ẹ̀mí tí o máa ń gbà sí ọ lẹ́nu wa fi fún wa. Agbára tí o máa ń ṣe ìfẹ́ rẹ fi fún wa. A sì bẹ̀ ọ́ wípé gbogbo ọkàn aṣáko àti tí o máa ń rìn kiri, èyí tí o máa ń kúrò lọ́dọ̀ ìwọ Ọlọ́run alààyè, jẹ́ kí o jìnà sí wa. Jẹ́ ká lè dúró tì ọ́ dé òpin. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Fún àkókò kúkúrú tí a ní, ni a ó yẹ ọ̀rọ̀ Ọlọ́run wò nípa ìtọ́ni Ọlọ́run. Inú ayé tí a wà, ó jẹ́ ayé tí a ò tíì wá rí. Àwọn òpòrọ́ àti ẹlẹ̀tàn ni wọ́n máa ń bímọ, tí wọ́n máa ń sọ pé Bàbá Túndé tàbí Ìyábọ̀. Ìyá kì í padà wá. Bí bàbá bá sì ti lọ, ó lọ náà nìyẹn. Kò sí Bàbá Túndé, kò sì sí Ìyábọ̀. Bí a bá ń pè ọ bẹ́ẹ̀, ká lè mẹ́ni tó ṣẹ̀ láṣẹ lórúkọ, wọ́n ń pè ọ bẹ́ẹ̀ ni. Ayé jẹ́ ibi tí a ò tí ì wá rí. Àwọn tí wọ́n ní ọgbọ́n díẹ̀, wọ́n máa ń sọ wípé ta ló mọ̀la, nítorí wípé ojú wa kò ríná ju igi imú wa lọ. A sì jẹ́ òpè tó bẹ́ẹ̀ tó jẹ́ wípé èyí tó ń bọ̀ lẹ́yìn ọ̀la kò là sí wa lójú, kò sì yé wa. Ó ní ìtọ́ni Ọlọ́run ṣe pàtàkì ní gbogbo ìgbésẹ̀ tí a bá ń fẹ́ gbé ní ìgbésí ayé wa. Ó wo ìtọ́ni Ọlọ́run ní Exodus. Mo ń ka ẹsẹ̀ tí ó gbẹ̀yìn nínú orí kejìlá. Exodus orí ìkọkànléníàádọ́ta. Exodus orí kejìlá, mutografara, ẹsẹ̀ ìkọkànléníàádọ́ta. Ó sì ṣe ilé ọjọ́ náà gan. Olúwa mú àwọn ọmọ Ísíráẹlì jáde kúrò ní ilẹ̀ Íjíptì gẹ́gẹ́ bí ogun wọn. Mo fẹ́ kí o fiyè sí wípé kìí ṣe Mósè ni ó mú àwọn ọmọ Ísíráẹlì jáde, kìí sì ṣe Áróni, kìí sì ṣe nínú agbára ti àwọn tìkára wọn ni wọ́n fi jáde. Ọlọ́run fúnra rẹ̀, Olúwa ọ̀run òun ayé, ẹlẹ́dàá wa, ẹni tí ó mọ òpin láti ìbẹ̀rẹ̀, ẹni tí ó mọ ìgbésí ayé wa, ẹni tí ó sì ń fẹ́ ṣàánú fún wa nínú ìfẹ́ rẹ̀, pẹ̀lú ọwọ́ agbára rẹ̀ ni kọ si awọn ọmọ Israeli ori wipe bi won ti le ti je iran Abrahamu ṣugbọn gẹgẹ bi eni to nka bibeli o ti mo wipe Joseph ni eni ti ata si Egypt bi ojo tin gori ojo ti odun sin gori odun ni eyan bere si ni mu ni Egypt eyan yi si mu de Canaan ni bi ti Jacob ati awon omo re ti won wa bi asin gbo iroyin we pe opo unje wa ni Egypt be ni Jacob ran awon omo won yi ni won lo itana gun pupo sugbon ni ipari gbogbo re ni awon mewa ti aran lo ni won ri we pe won ni isoro pupo nitori Joseph o bi won lere oro o ro we o so fun wi pe se ki se pe e wa se ami ni ile Egypt e n fe ri ihoho ile na won ni da o rara ki se be sugbon o fi ye won wi pe bi won ba fe ounje won lati mu Benjamin e ti o je aburo won ikeyin ti o si je omo iya Joseph won lati mu wa nigbati oro yi doju e gbati o ya ni Joseph fi ara re han fun awon eniyan won yi eyi ni o gbe Jacob ati awon omo re ati awon ti awon eniyan won ti bi pelu ni o mo wa si Egypt gbati o ya Jacob ku awon baba nla meji lawon yi pelu Joseph awon na ku pelu awon omo Jacob nigbati ati yi oruko Jacob pada si Israel awon wonyi tedo ni ipinle Gosheni ni ti ile orile ede Egypt sugbon nigbati o ya iya nje won oju npon won won di eru ni inu isiru yin ni won wa ni won fi kepe Oluwa ni Olorun ran Moses si won o sin so wipe oun fe yo won jade opolopo ise ami ati ise iyanu ni Olorun ni lati se ki o to yo won jade nigba ti won jade tan ni a wa nso fun anisinsin we pe o si se le ojo na gan Oluwa mu awon omo Israel jade kuro ni ile Egypt ni a fi se ape ni a fi se apere fun wa we pe o je ile eru isinru o si je apere ile to wa ti awon eniyan won ti won o le se bi won ti nfe o je apere aye gbogbo ani ati wa ninu aye tele ti a je eru ese eru esu ti asinsin Oluwa onroro ni ti a pe ni satani sugbon nigba ti o wo Oluwa eni ti o fe wa eni ti o mo wa eni ti o si mo we pe ohun o fe ki a segbe nitori okan wa se ye biye ni oju re o yo wa jade kuro ninu ese ti a wa nitori wo pe a ti fi Jesu Kristi rubo fun wa eyi ni a ti fi han wi pe eyi yi ni odo agutan Olorun eni ti o ko ese araye lo eyi ni o tumo si igbala bi a ba mo ese wa ti a ke pe Oluwa ti a si jewo ese wonyi fun Olorun ti o dariji wa a di eni igbala lese kese ti a ti di eni igbala ni aye wa ife wa okan wa ara wa ise wa eto isise wa nisise ntele ni a ko gbogbo re patapata ni a ko le Olorun lowo awon ti ko ni oye igbala ati oye ona igbagbo won a ma ro wipe mo ti di onigbagbo eyi je wipe mo n lo si ijoba orun sugbon nipa ipinu isise ati eto igbesi aye mi iyen wa lowo temi ikan ti n ba fe ma se ohun to ba wun mi ma dawo le sugbon gege bi eni ti o n fe mo kini inu Olorun kini ife Olorun bi a ba ti ni igbala ni a je ki Olorun ki o di adari oko ti a wo. Oun lo ma n fi eto si igbesi aye wa. Oun lo ma n to wa ki se ti wa mo lati ma dari igbesi aye wa. Awon oluko wa n ko wa nipa eto igbeyawo fun onigbagbo ninu aye. A ki pe enikeni joko we pe bayi ni a se ngbeyawo ko si etoni oni isina pupo se wa ni igbeyawo awon opolopo to sin je wi pe se awa na ti mo ni ile Yoruba won so we pe iyawo ti a fi jo fe iran ni owo lo awon iyawo won yi ti a nfe ti a o si mona bi a ti nfe iyawo ile ijo la tin ba won pade tabi idi tete ni ati ba won pade o si sese ninu oja ke a ba won pade awon ta ba pade be won ki le duro nile nitori wi pe awon papa a o fi pa ni tan fun won baba ati won o fe pupo ni iya ati won na o sese ko je ikarun tabi ikefa ninu ile bi awon na si tin dagba ni won wo arowo to won gege bi okan omugo won bo ba se dari won be ni won tele sugbon awa ni olorun se ni olori re bi o ba wa ni bi ni asale yi ti o ngbo awon eko won yi a o pa ni itan fun wa wi pe awon baba wa ki won ki o to gbe yawo wi pe enikan pe won joko o bere si ni so fun won gege bi a se ngbese kori be tabi ki a so fun wa wi pe gba ti an ka iwe iroyin ti awon orile ede ti won ma nte jade wi pe ah mo ma se alarin ba pade eto igbeyawo won si so fun ninu iwe iroyin wi pe ba se igbeyawo ni yi se e ma ri kan ninu iwe iroyin tabi ni itan alo ti a ma npa ni asale eti abajoko si idi emu ati idi oti tabi ti anta ayo bo si je ludo ni atanomori ti anta a o pa ni itan fun a wi pe eni bi ti a ti nta ayo tabi ludo tabi ni bi ti a ti mu oti ni won wa nsi wa leti ti won so fun a wi pe bi a se ngbe isise niyi rara o ki ri be sugbon awa ni olorun di joko ni o ko bibeli fun awa nsi fun wa lati oju ewe kan de oju ewe miran wi pe ke ma ba se ese gbe ke aye wa ki o ma ba daru ki o ma ba da bi eni wi pe a o le kese jari ni ona ti igbagbo olorun wa so fun a wi pe itoni wa mo si ku oku ri re ko wa lasale yi abi inu odun ba tun gbo eko oro olorun awon ti olorun dari ni afeka nipa won yi mo si nbe olorun wi pe bi o se nje ki a gbo ki o fun wa ni eti igbo ati aya igbase ki a le se ife olorun ti te ofiri jesu loju koju nigba ti a ba de orun awon won yi leyin ti olorun gba okan won la ti o yo won kuro ninu oko eru ati ti o yo won kuro ninu ipo ese ti won wa ni a so fun ani ori iketala exodu ese iketa mose si wi fun awon eniyan na pe eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ni egypti kuro li oko eru nitori owo agbara le oluwa fi mu yin jade kuro nihin a ki yo je akara wiwu o n so fun wa o ni iwo ti a ti gba okan re la iwo ti o ti jewo ese re ti o ti ko sile iwo ti a ti fi eje jesu we ti o ti di eniyan otun eda titun o ni eran ti ojo oni ojo ti a gba ola ojo ti a fi imole han fun o ojo ti oro olorun ti o la oloye ti o je ki o mo wi pe ona abayo kuro ninu ese wi pe o wa o ni eran ti ojo oni ninu eyi ti eyin jade kuro ninu ese kuro ninu aye kuro ninu ife ti ara eni kó nínú ìwọ orí kúnkún ti àtijọ́ ó ní àní láti rántí èyí ló yẹ kí o rántí nígbà tí o bá fẹ́ gbé ìgbésẹ̀ bóyá o fẹ́ gbéyàwó ni ó ṣeéṣe kí èṣù kí ó lúgọ sí ẹ̀yìn ìpàkọ́ rẹ kí ó máa sọ fún ọ wípé kí ó máa tì ọ́ gbọ̀ngbọ̀n wípé kí o ṣe èyí tàbí kí o ṣe èyí nì mo fẹ́ kí o rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ó ní ọjọ́ ńlá ni ọjọ́ náà tí Jésù tí ó gbà mí ọjọ́ tí a fi ẹ̀jẹ̀ Jésù wẹ ọkàn rẹ mọ́ ọjọ́ ńlá ni ọjọ́ náà kò sí yẹ kí o gbàgbé ó ṣeéṣe níbi tí o ti ń wá owó níbi tí o ti ń fẹ́ ṣòwò kí àwọn ènìyàn kí wọn kí o fẹ́ kí o ṣe fàyàwọ́ rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là wípé o tún ní sáré bí ayé ṣe ń sáré o ní jẹ bí ayé ṣe ń jẹ o ní wọṣọ gẹ́gẹ́ bí ayé ṣe ń wọṣọ o sì ní gbéyàwó tìrẹ gẹ́gẹ́ bí ayé ṣe ń gbéyàwó bí o bá fẹ́ jẹ aṣẹ́gun o ní láti máa rántí ọjọ́ tí a gba ọkàn rẹ là ọjọ́ tí a sọ wípé a mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò ṣùgbọ́n tí mo fẹ́ kí o yí ọ ni wípé gẹ́rẹ́ tí a gba ọkàn àwọn ènìyàn wọ̀nyí là ni kì í ṣe wípé ọkàn wọn nìkan ni ọlọ́run gbà ó gba ètò ìgbésí ayé wọn ó gba ẹ̀mí wọn ó gba ọkàn wọn ó wá bẹ̀rẹ̀ sí ní darí wọn ó bẹ̀rẹ̀ sí ní ṣe àkóso wọn ní exodus orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún títí dé ẹsẹ̀ ìkejìléníogún wọ́n sì mú ọ̀nà àjò wọn pọ̀n láti sukkoti lọ wọ́n sì dó sí etamu létí ijù olúwa sì ń lọ níwájú wọn olúwa sì ń lọ níwájú wọn ìwọ tó ṣáájú ọlọ́run níbo ló ń sáré lọ bó bá sáré ṣáájú ọlọ́run wàá pòfo gbà tó bá sáré ibi tọ́lọ́run ò bá ẹ dé wàá kan ìdí nínú iyọ̀ ilẹ̀ iyọ̀ níbi tí ẹnikẹ́ni kì í gbé ilẹ̀ aṣálẹ̀ wàá débẹ̀ ó sì mọ̀ pé ní aginjù o mọbi tí omi wà wàá kan àpáta báwo ló ṣe fẹ́ mu omi jáde nínú àpáta ìwọ tó fẹ́ gbéyàwó tó ti gbé kan rí tó sì béèrè lọ́wọ́ ọlọ́run ẹni tó lágbára tó bẹ́ẹ̀ tó sì ní òye àti ìmọ̀ tó bẹ́ẹ̀ tó gbéyàwó fún ádámù ẹni tó sì ṣe amọ̀nà irú ènìyàn bí inoki ẹni tó ṣe amọ̀nà ènìyàn bí noah àwọn ènìyàn tó ti ṣáájú wa nínú ìgbàgbọ́ ẹni tí ó yẹ kí a gbẹ́kẹ̀lé níbo ló ń sáré lọ àwọn wọ̀nyí gbà tí wọ́n jáde kúrò ní íjíbítì ó yẹ kí wọ́n kánjú ó yẹ kí wọn kí ó bẹ̀rẹ̀ sí ní sáré ṣùgbọ́n wọ́n dúró de olúwa wọ́n sì sọ fún wa wípé olúwa sì ń lọ níwájú wọn nínú ọ̀wọ̀n àwọsánmọ̀ lé ọ̀sán láti máa ṣe amọ̀nà wọn amọ̀nà ni ẹni tí ó mọ ọ̀nà tí ó sì ń lọ ṣíwájú tí ó ń sọ fún wa wípé ibi ni kí o gbé ẹsẹ̀ rẹ sí kí o lọ sí ìhà ìhín tàbí kí o lọ sí ọ̀run àti ilé òru ni ọ̀wọ̀n iná láti máa fi ìmọ́lẹ̀ fún wọn láti máa rìn lé ọ̀sán àti lé òru ọ̀wọ̀n àwọsánmọ̀ náà kò kúrò lé ọ̀sán tàbí ọ̀wọ̀n iná lé òru níwájú àwọn ènìyàn náà ẹ dúró ṣebí mose ti wà lé aginjù ṣáájú àkókò yìí fún 40 ọdún tó sì máa ń kó àwọn ẹran jetro tó máa ń kó wọn rìn láti jẹun láti momi irú olùdarí bẹ́ẹ̀ alákòóso bẹ́ẹ̀ tó ti wà ní aginjù yìí kan náà fún 40 ọdún ọlọ́run ò ṣe fi wọ́n sílẹ̀ kó sọ wípé ṣe bí mose ti mọ̀nà àwa tí a wá wòlíì káàkiri wòlíì ò tí ì fètò sí ìgbésí ayé tiẹ̀ ìyàwó tiẹ̀ sá lọ kò mọ bó ṣe máa pè é padà àwọn ọmọ tiẹ̀ wọ́n ya igi wọ́n ya kò gbọ́ kan alagidi sinu le ti e o wo ti ifeto si le ti e iwo na tun lo ko ti e ba o fe sinan niyan Mose to ti lo ogoji odun ninu agiju Olorun o fi eto ati mo na mo Israeli le lowo Olorun fun ara re o tun saju won je ki n bi o ninu igbeyawo ti re se Olorun saju e Shon so ona Shon so fun o ninu isowo re ninu oja re nibi ti o ma nlo se Olorun saju re lo awon to nlo sile oti ti won gbe bibeli sile ti won si nka bibeli won le ka samuju kini lo o ye ki a bi won se Olorun lo se amona won lo sile oti awon ti won lo si ile cinema ti won lo nwo aworan ara ogiri aworan ti o ma mu eniyan lati ro ni ife ku fe se Olorun lo lo saju won lo tele de won sibe pe e ma bo weyin omo mi e wa wo nkan aramanda lati india se Olorun lo nto won abi emi okunkun abi emi esu awon ti won lo si ile tete nko se Olorun lo se waju won lo to si n ro ko sile to lana sile fun won wipe o ya ni ile tete ile oti nko ile ijo nko abi awon ti won fi ese sere ti bolu to di pe igba ti ere ba doju e won be si ni ju igo fun ara won se Olorun lo se amona ti e lo sibe to so pe o ya o kuri iwasu gbele e lowo iran wiwo lo gbele o lowo sugbon bo se ti amo Israeli ni won so fun a wi pe Oluwa si n lo saju won ewo numeri ori ikewa numeri ori ikewa eje ki a wo asise ti amo Israeli won yi ti won se nipa itoni Olorun numeri ori kewa ki a wo lati ese kokandini ogbon Mose si we fun Hobabu omo Ragueli ara Midiani ana Mose pe awan shilo si ibi ti Oluwa ti wi pe emi o fi fun yin wa ba wa lo awa o se ole ore nitori pe Oluwa soro rere nipa Israeli ran ti wi pe Oluwa ni o ti n dari awon Israeli olon shamona won owon ina ni oru ati ikuku ti awo samo gege bi owon pila ni an pe ni owon ni osan gangan o si nlo ni waju won angeli Oluwa paapa nlo ni waju won sugbon o to akoko kan eto ni Olorun dabi eni wo pe o fe su awon eniyan won yi ka ma duro de Olorun o fe su won ka so wipe a o mona ki ka se ma so pe ko Olorun sa mona wa o fe su won ni Mose ba so fun o babo omo Ragueli ana re wipe wa ba wa lo a san wo fun e e to ngba lofe bi owo nla ni won san ni tafun ewosan lofe to Olorun wo wa san baba beri ninu awon to wa ninu aye owo pupo ni won san iwo to je wipe lati igba ti o ti di onigbagbo atunbi ti Olorun ti gba okan re la bi ori ba nfo Jesu ori nfo mi o asimukuro binu nro ni Jesu ewo ni mo tun ri ba mukuro a mukuro bo dabi eni wipe o wa nipo iloyun ni bo ba sa ti bo ti jeun to be si ni je ewo ton ka fun e tele tele se o mo pe awon elese bi efo wa loko won Eju a so pe won gbodo fenu kan efo bo je agbalumo ni bo je osan ni Eju a so wipe o gbodo je bo ba je ara ya funfun bi la jade ko gbodo je bo je ewa lo jade loko e ko gbodo je bo je osan ni a kan ma wo dan bo je ebepe ko gbodo je o si le wa ni pe iloyun gbogbo awon nkan to je wipe ara nilo niru ipo be boya bi eyin ni won ati ma ka ewo fun wipe orisha eni o gbodo jeyin o orisha o fe rere fun e o fe ko ku sinu oyun yen ni o ti e se se kan won le so de bi wo pe kon ma ka ewo mi mimu fun e o pari foluwa e sugbon gba ta ti di onigbagbo gbogbo ewo tele tele osan ni ibepe ni gbogbo nkan patapata la wa nje tara ndan sugbon kosi po tun sanwo mo be na ni pe o nfe imoran lati odo olorun o nfe itosona koni pe o nsanwo nkan to je pe ninu aye awon ti won pe ni counselor awon ti won gba ni ni imoran owo pupo ni won san fun won eyi ni isina ti Mose ati omo Israel ti won tun fe wonu re lo won san fun o babo pe a se olore a san fun o bo ba le ba wa lo ninu ese ogbon o si wi fun pe emi ki yo lo sugbon emi o pada lo si ile mi ati sodo ara mi o si wi pe ma se fi wa sile emi be o iwo sa mo pe ni ijule awa do si iwo si ma se oju fun wa esina pupo ni eyi won ti ri owo olorun agbara olorun itoni olorun saaju akoko yi sugbon won fe gbekele ara ti won won fe gbekele eni ti won foju re eni ti won mo tani won fe gbekele ta lo fe ko yan iyawo fun o e to tin duro di olorun to olorun tin to nko oran ti igba to fe sise ni se bi olorun lo dari re oran ti ko to wa se ko se bo olorun lo dari re oran ti ile to ngbe ni se bi olorun lo dari re gba ti se to ti se won pupo ti o se ni to ri se se bi olorun lo dari re sibi ti o ti ri se gba to dabe ni wipe eyin kan won ni ta se bi olorun lo ti ndari re o wa fi olorun isile o wa dabe ni wipe e ko ni to omo o wa lo ba awon eniyan wipe e jowo eyi ni asise ti Mose ati awon agba Israel ti won se ni akoko yi sugbon o ba bu so wipe rara o mo fe lo ba awon ara mi won ni ma se be to ba ba wa lo wa je oju fun wa Mose fe fi ipo re gege bi adari gege bi oju awon eniyan o fe fi sile o fe fi fun obabu sugbon adupe lowo olorun we pe o ri ijati e lodo eniyan bo ba ri ijati le lodo awon eniyan anu olorun ni fun o olorun fe ki o le teju mo oni ni o se je ki iru eje kule be ki o wa aye ni ese kejile logbon ni ese iketa le logbon won si si kuro ni oke oluwa ni irin ojo meta apoti majemu oluwa si siwaju won ni irin ajo ojo meta lati wa ibi isimi fun won olorun lo wa ibi isimi se won mo pe igba to ba fe gbeyawo o nso pe mo ti e fe isimi bi n ba gbeyawo nsin ile eni tin ba wa ma le mo wi pe mo debi ti mo nlo olorun lo ma wa ibi isimi ori ti won so wipe apoti majemu oluwa si siwaju won ni irin ojo meta lati wa lati se awari ibi isimi fun won olorun lo ma nse awari ibi isimi fun wa ile ti a o gbe oko ti a o fe iyawo ti a o fe olorun lo ma wa to si ma ri to si ma je ki o di mo fun wa wipe ohun ti ri ni ese ekerin le logbon awo samo oluwa nbe lori won le osan nigba ti won ba si si kuro ni ibudo o nso fun wa ni exodus ori ikerin la igba miran a ma nse asise pupo awon onigbagbo ki mo kini se ti a ma ni isoro ma so wipe to ba je se wipe olorun lo ndari mi ewo ni mo tun wa ba pade yi je ki a ko eko ki a si ko ogbon lara awon omo israeli mo fe so fun o wipe bi isoro ba wa le ona re ohun to ye ko wadi ni wipe wadi ara re bere lowo olorun wipe eyi to de ba mi yi kini eredi re ohun kun lo le sele boya ni igbeyawo re bere lowo olorun oluwa kini de tele ide ba mi alaye o bo ba je wipe isoro yi de ki a le fi agbara olorun han ni igbesi aye re bo ba je pe isoro yi wa nibe ki ise iyanu ki o le sele ni igbesi aye re afihan o ba si je pe afowo fa re afihan o bo ba je wipe o ye ki o ronu pe wada afihan ba kan na ranti wipe olorun dari awon mo israeli o si nto won o si nto won won lo ni jesus entele won tele olorun won wo awon awon ikuku ni ati awon ina ni won o je ki oju won ki o kuro oro olorun ni olorun fun ani ojo oni bi o ba je ki oju re ki o kuro ninu oro olorun yo ma dari re sugbon wa wo ibi ti olorun dari won lo ni exodus ori ikerin la lati ese ikewa ni gbati farao si sunmo to si awon omo israel gbe oju soke won si kiyesi awon ara egypt nbo leyin won eru si ba won gidigidi omo israel si ki gbe pe oluwa o sese nigbati o tin wa ti a tin to sona gege bi oro olorun ti a tin ko gege bi oro olorun ti a laaye o ni kini kini gege bi oro olorun o si bere si tele oro olorun yi ni igbeyawo re tabi ni ise re tabi ni bo se nka bele bo se ngbadura sugbon o sese gege bi a tin dari re ti a to sona o wa gboju soke o wa ri eto ti bo ninu e tele tele ta npe ni farao o le je farao aisan o le je farao aini o le je farao airisese o le je farao aiti niyawo o le jo lo tele o okun pa wa ni waju awon oke won si wa ni egbe otun ati egbe osi o si so wipe ah se bi won so fun wa wipe baba gboto lohun won so fun wa wipe baba tele ona ti olorun pe alaafia ni ipese ni ati ore ofe ni ewo ni mo ri yi se bi farao ta ko sile ni jelo ni mo ri to tele mi abi ki se aisan to to fi mi si e lojo ti mo ri gbala on ko lo tun de yi kini kin se won ba ki gbe gbati farao de ranti o baba so nkankan fun o gege bi oro olorun nipa igbe yawo re boya pe ko se atunse nta so fun e pe ore ofe olorun yo tun fun o pe bo ba ti ni yawo meji don don ni o nla ti se atunse bo ba fe wo ijoba olorun tabi bo ba ti ni kankan o nla ti duro de akoko ati igba ti olorun yo yan fun o pe o si nla ti duro de itoni olorun o si je wi pe o tin gboran bo tin gboran yi tolorun si nto tinu re ndun to nkorin ayo to so pe ah gbangba ijoba olorun a jo debe ni bi non jo bojo nro a ma jo de ijoba olorun ni iso wa ni ko foko ni so pe so nkorin ni o so pe o bo lowo mi ah mi o ti ku mo lo sabule ni mo lo sise labule ni mo tun ti de nsin aya waja bi ru e ba sele lojo monday wa ma so pe nje ma le lo ni ojo isegun lojo tuesday ba nje ma le lo seko beli yen pe awon so pe ah o se bere ni awon ara ile won so pe ah mi o so fun e igbagbo en to ko se en to ka bibeli bi ti eyi ti ki daran bibeli ah e ta won yin bo kakaka ti o gbe won iwo na wa gbe iwo eyan dudu ifa na fi ko wa ninu le ti wa oju orisa ti wa le o gbe bibeli ah o di nkan mi ma e lowo abere bo lowo adete o dete aye wa ja oni kini kin se eyi ni o de ba mo israeli ni won gboju soke na ri farao lo wa nbo na wa kigbe wo ese kokanla won si wi fun mose pe nitori isa ko si ni jiti ki iwo se mu wa wa lati kule agiju lati kuni iju e se ti iwo fi se wa be lati mu wa jade ti jiti wa bo ba je ni to ni igbagbo wa bohun gbato ba dele iwo to wa seko ibeli ta korin ta patewo ta gbadura ta ko eko oro olorun to si se ipinu wipe ah ko si nkan na gbangba ijoba olorun a ma jo debe ni bo ti dele na ti lekun abi ere ni o kan lekun won dahun o si n gbo radiogram o n korin ninu ile o n gbo boya oko eni o n korin ti e o si pe awon mo ni e ma ju iya e ju iya were iya je ejule olomo nkan to wa kaki loru yi o tun kan lekun ko se n to dahun o pe omo e pe ade o to ba dahun to ba silekun ade na joko le abomo mi ko yi ni isu a ma so pe se mo fe ka bibeli ni e o ti ka bibeli ibeli na o gbe e nsin igbagbo na o gbe e daada o ti mo nkan oju a ri nkan aya be si ni ja amo israeli no ba be si ni kigbe na so pe mose se ko si sa oku ni egypt e o ba ti fi wale ka ku akudanu sinu oko eru sinu ese ka kun lo sorun apadi jo e to mu wa jade wo e to wa de ba wa nsin na wa nkigbe wo ese iketala mose si wi fun awon eniyan na pe e ma beru e duro je ni suru mose fun ara e ko ti gbadura oni e duro je ma se alaye fun oye ke yeke e ti o fi je wipe e duro je to wi ni o ye ko wi be oni e ma beru e duro je ki e si ri igbala oluwa ti yo fi han yin le oni nitori awon ara egypt ti eyin ri le oni yi eyin ki o tun ri won mo lai lai nitori ti oluwa yo ja fun yin ki eyin ki o pa enu yin mo oluwa si wi fun mose pe e se ti iwo nke pe mi so fun awon omo israeli ki o si so awon omo israeli ki won ki o duro je abi ki won ki o se kini olorun o ni ka duro eko bibele tori isoro olorun o ni ka duro pe a o gbodo sise sin oni tori isoro nitori wipe egba ti mo de fe gbe yawo na won de so fun mi o ka gbadura mo si gbadura wo iso ti mo ri eyi ti olorun si yan fun mi a mo de ti gbe yawo nsin onu kan koja odun meji nkoja a o bimo olorun ni ko tesiwaju ni tesiwaju adura ni ko tesiwaju eko bibeli ni ko tesiwaju ati ma korin yan olorun logo ni ko tesiwaju ati ma jeri kaakiri pe jesu ngbala jesu so di mimo jesu fi agbara e mo kun ni jesu wo osan jesu si ma pese jesu ma fi omo fun agan iwo ni to si yagan o si ti bimo esu a ma so pe duro je o e to tin wa su tele tele yen panumo duro je olorun ni o ti olorun ni bo ti e ti bimo tesiwaju lati ma so pe olorun ma fun agan ni omo iwo to ti gbe yawo tawon obi e ton so fun e wi pe o to su ena awa pada ko si ni o lati pada abi o na ni nsin o ti to omo ogbon no o si ti loko o si ti gbe yawo awon eyan si ma so fun e pe te jeje ti eyin na ti poju iwo lo pa jesu ni ewo ni ti e ba ni ti e ti wale o ti n gba were mesin o ti eyi ti poju won ma so fun e pe duro je olorun si so fun o wi pe e ton e bon se n soro si yen ton se nunu bi ni se si yen oni ko tun tes waju ko ma lo o si ori ni ese ikerindinlogun sugbon iwo gbe opa re soke ki iwo ki o si na owo re si oju okun ki o si ya meji awon omo israeli yo si la aarin okun na koja ni eyangbe ile aarin isoro to wa nwaju eyin o na la fe rin koja okun pupa to wa nwaju yen aarin e na la ma gba koja awon ti o mo ona olorun se o mo pe awa ma idi ni se olorun awon ti won o ni igbagbo afoju ni won gba ti okun wa ni waju ta so pe o ya emura o a fe bere rin ajo wa ton so pe afara ta se sibe da ko ni lo afara awon oko balu to ma nfo lo furu to ma gbe wa koja okun da won ni ko ni lo won sa so pe emura o e je ka tesiwaju o e je ka lo o iwo to ri isoro ni gbesi aye e ta so pe o ya o e je tesiwaju a fe se fọlọrun eyi to wa legbe akorin to je pe isoro lo ba de bi ni asale yi ti a si so pe o ya o e je ka tesiwaju o tun lati wa akorin ni ola eyi to je pe o ti gbadura ati le ri iyawo ati le ri oko fe to ta si nko ni ona olorun isoro si de mama kigbe mama sunkun mama so pe bo ba loko mi o ni sure fun e bi mo ku ninu sare bo nse pe lorun mama se pe fun eni o si wa o so pe ejo e ba mi gbadura oko ni mo wa iyawo ni mo wa kini ka so fun a so pe ta tesiwaju ni tesiwaju adura tesiwaju ati ma ka oro olorun tẹ̀síwájú àti máa gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tẹ̀síwájú àti gbogbo ìgbésí ayé rẹ àti ọkàn rẹ àti gbogbo ọ̀nà rẹ fi lé ọlọ́run lọ́wọ́ pátápátá bójú mójú kúrò nínú ìṣòro tó ní tẹ́jú mọ́ Jésù kó sì máa tẹ̀síwájú ìṣẹ́gun dájú. Mo sọ pé kí ni dájú? Ìṣẹ́gun dájú. Àwọn apadà sẹ́yìn àwọn ni wọ́n ń pàdánù. Àwa tá a fẹ́ tẹ̀síwájú ìṣẹ́gun ni fún wa. Lónìí ni Ọlọ́run béèrè lọ́wọ́ pé èwo ló fẹ́ ṣe? Òkun pa ló wà níwájú ẹ̀yìn. Fara wà lẹ́yìn. Bó o bá padà, Ọlọ́run ò ní bẹ́ẹ̀ padà o. Ọlọ́run ò ní bẹ́ẹ̀ kò ní bá nìkẹ́ni padà sí Íjíbítì. Bó o bá padà, ọwọ́ Farao ni wà á kó sí. Ẹ̀gbẹ́ ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Tí bí ò ṣe é sá lọ, òkè wà ń bẹ̀. Iwájú nìkan ni Ọlọ́run wà. Ó sì ń ṣíwájú wa lọ. Bọ́lọ́run bá wo òkun pa, mo rò pé ó yẹ ká ní ìgboyà láti wo òkun pa. Bọ́lọ́run wà nínú iná. Ṣé iná kì í ju Ọlọ́run? Àbó máa ju Ọlọ́run? Iná tí ò bá ju Ọlọ́run kò gbọ́dọ̀ ju ọmọ Ọlọ́run. Ṣé bí àwọn Sedraki, Mesaki àti Abednego àti ṣe ìfẹ́ Ọlọ́run ni ó wà nínú ọkàn wọn ni Nebuchadnezzar wá pè wọ́n pé ẹ tẹ̀ jẹ́jẹ́ o. Ẹ má jẹ́ kí ìgbàgbọ́ yìí kó di nǹkan mí mọ́ yín lọ́wọ́. Bó bá jẹ́ wípé ẹ lè yí ọkàn padà. Nígbà tẹ bá ti ń gbọ́ fèrè àti dùrù àti gbogbo ohun èlò orin tẹ bá tẹríba díẹ̀ òtítọ́. Àdá ṣùgbọ́n bẹ́ ẹ bá kọ̀ ta ni Ọlọ́run náà tí yóò gbà yín lọ́wọ́ mi? Wọ́n ní bá jẹ́ bẹ́ẹ̀ ọba èyí tó sọ yẹn o ti sọ kọjá èyí téèyàn ń sọ. Bó bá jẹ́ bẹ́ẹ̀ nìṣó iná náà lọ̀dálẹ̀. Ọlọ́run yẹn àfẹ́sìn a sì ń fẹ́ kó yẹ ọba wípé Ọlọ́run tí àwa ń sìn ó lè gbà wá. Inú bá bí Nebuchadnezzar àwọn ẹlòmíràn wọ́n máa ń ṣe ìgbàgbọ́. Wọ́n á sọ pé má jẹ́ kí inú bí àwọn àgbà o. Gbàtẹ́lẹ́ṣẹ̀ ọba bínú ta ló máa bínú? Kán bínú dáadáa. Àwọn ìyá àgbà tó wà nílé, àwọn bàbá àgbà tó wà nílé, àwọn kò lọ́lọ́run fìkan ṣetán wà nílé, ó yẹ kí inú bí wọn? Àbí ò yẹ bẹ́ẹ̀? Inú bá bí Nebuchadnezzar ó bá dáná, kò mẹni tó ń dáná fún. Àwọn ọmọ ọ̀dọ́ tiẹ̀ ló dáná fún láti pa ọkùnrin sí mọ̀. Ó bá de àwọn ọmọ Ọlọ́run a kì í de ọmọ Ọlọ́run. Ọwọ́ tó bá fi de ọmọ Ọlọ́run máa ń rọ ni. Ó bá de wọ́n, wọ́n bá ní ó yá o. Wọ́n ní ta ló máa lè gbé àwọn èèyàn wọ́n jù sínú iná? Àwọn tí wọ́n mọ̀ wípé ọjọ́ tán máa lò kẹ́yìn lọ́jọ́ ayé wọn. Àwọn tán fẹ́ ṣiṣẹ́ fún èṣù fún Nebuchadnezzar. Wọ́n bá bọ́ síwájú. Wọ́n gbé àwọn èèyàn wọ́n bá jù wọ́n sínú iná. Iná tó ọwọ́ iná tó mì ó kọ pa àwọn rẹ pátápátá ná bọ́ ṣe lájú wọn bá iná ọ̀run àpáàdìná tún jáde sí lọ́run. Àwọn Sedraki, Mesaki àti Abednego tán sọ pé bí iná ń jó màá débi tán ti ń kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bójo ń rọ̀ bí ò sọ ọ̀mbrẹ́là màá débẹ̀. Bó jẹ́ pé Farao ń bọ̀ lẹ́yìn òkun pọ̀ wà wájú mo láti sin Ọlọ́run tí wọ́n ṣe ìpinnu. Mẹ́ta ni wọ́n wọn ọ̀pọ̀ rárá. Gbàtán dénú iná okùn tá a fi dè wọ́n ó jó ráúráú. Irun wọn, aṣọ wọn, bàtà wọn kò sí nǹkan tó jó. Ni Jésù láti òkè ọ̀run lọ́run wá ló bá sọ pé àwọn ọmọ mi ni mo rí yẹn ó yẹ kí n lọ bá wọn. Ni wọ́n bá ń rìn káàkiri ní iná ni wọ́n bá ń sọ̀rọ̀ ó lè mọ nǹkan tán sọ ó lè mọ. Ìgbà tí wọ́n bá ṣetán láti la iná tiẹ̀ kọjá ni wàá mọ nǹkan tí wọ́n ń sọ. Torí pé bàbá wà nínú iná, bàbá wà nínú wàhálà. Ìgbà ni Jésù máa ń wá irú ọ̀rọ̀ tó bá wọn sọ nínú iná yẹn àbá wà sọrú ẹ̀. Ìwọ táyà ń já tó débẹ̀ o lè gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. A kì í kàn gbọ́ ní ara òfòṣá kákan máa lọ kò sí ìṣòro kò sí wàhálà. A ò fẹ́ gba ìgbàgbọ́ tí wa pẹ̀lú inú níbí ni òkè o ní gbọ́rú ọ̀rọ̀ bẹ́ẹ̀. Ìgbà tí wọ́n bá wọ inú iná tiẹ̀ kọjá lọ ti Nebuchadnezzar tí èṣù tí àwọn ìyá àgbà àwọn bàbá àṣàlẹ̀ tí wọ́n dá sílẹ̀ fún wa tá a sì sọ pé kò sí nǹkan náà kò sí nǹkan tó mìmí láyà mò ń lọ nínú iná yẹn. Jésù wa pàdé ẹ̀ ń bẹ̀ ń wá sọ̀rọ̀. Nebuchadnezzar bá tajú kán pé èèmọ̀ kí ni mo rí nínú iná wọ́n rìn wọn ní ìpalára kankan. Ó wá sọ pé ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ̀yin ọmọ ọ̀gá ògo ó ní ẹ jáde náà bá jáde. Wọ́n ní kò sírú Ọlọ́run tó lè gbàyàn bí irú èyí. Àwọn tán fẹ́ tẹ̀lé ọ̀nà tọlọ́run nìyẹn. Kí la ti rí sí? Kò pẹ́ náà gbà tí Nebuchadnezzar tó ti kú tí ọmọ ẹ̀ náà tó ti kú ni Darius yẹn tún gorí òye. Làwọn kan bá fi òfin kalẹ̀ náà bá sọ pé òfin má gbàdúrà. ati egbo ofin pe ounje won ofin wo pe eni to ba fe ra omi ni agbegbe gara wa kan kobo mewa ati egbo yen ofin ma gbadura ofin ipaniyan niye gbata ba gbadura ku lo patapata ni abi ki se be ofin ofin to nwo oko loko le gbele ninu ile ofin pe ti kin to jade nile wa nje fun mi ofin daada ni ofin wi pe ta so mi ba doti ni Saturday ba mi koko fo ofin daada ni sugbon ofin ma lo seko bibeli iyen ti koja ofin pe nile bi o ni gbadura si olorun o tara tun fa gbadura si sesu la fe sin ni Daniel ba so pe mo gbo ti gbogbo ofin ofin ile te tun wa gbe kale yi o ti koja o ba be sin ni gbadura awon otele muye ti won so lowo lese nobody won so pe aha ati mu o ti gbadura ese to Daniel o loju awon okunrin mi ninu ile to n ba yawo ja e pe won jo ki lese yawo e o nka bibeli ni ese na ni ki lese oko e aha ese oko mi ni pe tele tele bode jo ba wa ajo ma nlo bode ode ebo jije bo ba wa ajo ma lo njeje ku je ni sugbon sin o wa lo n ti ri kan ije ku je ko je mo imukumu ko mu mo bale bale bi o ba je pe o lo seko bibeli ile e lo n joko sinsin iyen gan lo n ta mi lara pe o ju esu sile ko si fe sin esu ba se nsin tele tele won si gbe ofin kale wi pe nitori be o ninu ile bi ko sadura ko si oro olorun kika o si gbodo ka bibeli o gbogbe bibeli wale iwe ton ma nfun lati keko lo o gbodo mu wale iru ofin be a ma nre koja ni iru ofin be ni Daniel ni gbo lo so pe o mo nkan to n se ibi ki se le ohun orun ni le gbata ba gbadura ba o le la se fe lo si joba orun kia lo ba lo gbadura gbatan wa won mu de odo oba ko jiyan o wo won loju bayi na ni won so pe ko si se ko si aise inu okini oni wa pari esi oloya awon kini ibi ti n pa won won ba ju Daniel sinu e eni to n gbadura a le pa en to n gbadura olorun ayeraye wa pele en to n gbadura eni to fe se ife olorun to fe fi oro olorun se amona re olorun ayeraye wa pelu e kini o ba panu mo won ba di ore Daniel ni Daniel sun ninu oro kini ti o ekan o ya Daniel lara ni oba ba de laaro ojo keji pe Daniel olorun to nsin so gba o ta ba nsin olorun o ma ngba ninin Daniel ba so pe olorun temi nsin o ki se awon olorun to loju to riran e to le titi o gboran ki se olorun tigi ati ope ati irin ati orisa olorun temi nsin o gba mi o ran angeli re o seso lori mi oni ko jade o ba jade awon iyoku ti won se esun eke ti won fi ofin buburu lele oba ba ni eyin na adanrawo abi eyin na sa nsin olorun eyin na sa to e ma bojo fo le npe bojo dura le ngba e sa nse kan o ye ka mo olorun to ngba ni tori be eyin na o ya o na wa ko ojo nu e igbagbo yato si igbagbo igbagbo agala ma sakogbe eyan debi kankan o bi won se ju won nu e tegun tegun teran teran lo je won patapata iru olorun wo ni won sin se iru ti Daniel ni abi olorun Sedraki Mesaki ati Abednego olorun ti Mose ti Aroni olorun to ma se amona won eniyan re lo si ilu ile ileri to ti pese sile fun won abi olorun ti ki igbani lojo oponju bolorun ba lana fun wa ba so fun pe ka lo si bi ma mi kan bi wàhálà wà lójú ọ̀nà tọ́lọ́run ni kò lọ ọlọ́run wa ka kúrò bómi òkun wà bí òkun pa wà níwájú ẹ ọlọ́run wa là láti inú òkun pa bó sì jẹ iná ni kò séwu fọmọ ọlọ́run ọlọ́run wa ń bi ọ pé èwo ló rò èwo ló sì fẹ́ ṣe èwo ni pinnu ẹ ṣé o sì fẹ́ máa lọ ọ̀nà tara ẹ tinú mi ni màá ṣe òun ló fẹ́ jókòó tì àbí o fẹ́ jókòó tì pé ohunkóhun tọ́lọ́run bá fẹ́ ibikíbi tọ́lọ́run bá ní kí n lọ ọ̀nà kọ̀nà tọ́lọ́run bá ní kí n tọ̀ òun ni mo fẹ́ tọ̀ mo fẹ́ kó gbàdúrà kó sọ fún ọlọ́run wípé báyìí ni mo ṣe fẹ́ sìn ọ́ báyìí ni mo fẹ́ ṣe mi ò sì bẹ̀rù inú níbí ni tabi aya ofo mi lori onkon tori pe mo fe sin olorun yo siwaju re yo ma to yo ma se amona re sa gboran ni fe re bi wahala ba de ni oju ona na sa te siwaju ni ase oluwa bi o ba da bi eni wipe gbogbo nkan pin sa te siwaju ni ase re bi o ba da bi eni pe ota n doju ko sa te siwaju ninu ise esin olorun bi leri re tile pe ki yo pale bekele oluwa ma se foya ni oruko Jesu Kristi oluwa wa adupe lowo re olorun wipe o je ki o da wa loju wipe bi o ba gba nila o ma nduro tini pe bi o ba gba nila igbesi aye wa ona wa irin wa o ma nwa lowo re je ambe o wipe ma je ki abule olowo ma je ki ayan fun ara wa gbogbo eyi to ma nje ki a fe se tinu ara eni lai bere lowo iwo olorun alaye gbogbo iwo ori kunkun ti o ma nje ki a se ti ife inu ara eni lai bere itoni ati imoran lowo re yo kuro ni okan wa ni oruko Jesu oro re so fun wa wipe iwo gbe oro re ga ju oruko re lo ati wipe oro re tan imole si ipa ona wa je ambe o wipe bi a se ngbo yi ye ki a fi oro re si se gbogbo emi isina ati okan isina mo kuro lodo wa ni oruko Jesu ma to wa ma saju wa lo lana sile fun wa je ki oro re ki o ye wa gbogbo ìṣìnà tí a ti torí bọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ abẹ ọ wípé kí o káwọn kúrò níwájú wa a sì ń bẹ ọ wípé ìwọ̀n ìbá díẹ̀ tí ìgbésí ayé wa kù kí Jésù Kristì kí ó tó dé ṣàánú fún wa má jẹ́ kí a ṣàkó kiri má jẹ́ kí a sọnù nínú ìgbéyàwó wa nínú ìṣiṣẹ́ wa nínú ìgbésẹ̀ kí ìgbésẹ̀ tí a fẹ́ gbé jẹ́ kí ìtọ́ni rẹ kí ó dá wa lójú kí a tó gbésẹ̀ bí a ṣe ń lọ lónìí jẹ́ kí ààbò rẹ kí ó wà lórí ẹnìkọ̀ọ̀kan wa a ń bẹ̀ ọ́ pé kí o fi ẹ̀jẹ̀ Jésù sàmì sí ẹnìkọ̀ọ̀kan wa lára kí o wú àwọn ẹni bí kí o má ṣe tẹ̀ wá pa wá mọ́ o kí o sì jẹ́ kí a láyọ̀ nínú ìsìn rẹ gbogbo wàhálà tí a sì kó wá sí ìhìn bóyá bí àìsàn tàbí wàhálà tàbí ìpọnjú ohunkóhun tí ó ní wù kí ó jẹ lé wọn jiyàn sí wa ní orúkọ Jésù adúpẹ́ kò ti gbọ́ tiwa máa tọ́ wa lọ ní orúkọ Jésù Kristì olúwa wa.
2: This CLM Radio, the spiritual warfare is our concern.
0: Orí ìkẹsàn-án ọlọ́run sì súre fún Noa àti fún àwọn ọmọ rẹ̀ ó sì wí fún wọn pé ẹ máa bí si ẹ sì máa rẹ̀ kí ẹ sì kún ayé àti ìbẹ̀rù yín àti ìfòyà yín yóò wà lára gbogbo ẹranko ayé àti lára gbogbo ẹyẹ ojú ọ̀run àti lára gbogbo ohun tí ń rákò ní ilẹ̀ àti lára gbogbo ẹja òkun ọwọ́ yín ni a fi wọ́n lé gbogbo ohun alààyè tí ń rákò ni yóò máa ṣe oúnjẹ fún yín gẹgẹ bi ewe ko tutu ni mo fi ohun gbogbo fun yin eti eran pelu emi re ani eje re oni eyin ko gbodo je nitori eje yin ani emi yin ni emi o si bere lowo gbogbo eran ko ni emi o bere re ati lowo eniyan lowo arakunrin olukuluku eniyan ni emi o bere emi eniyan enikeni ti o ba ta eje eniyan sile

0: kì yóò sì fi kíkún omi ké gbogbo ẹ̀dá kúrò mọ́, bẹ́ẹ̀ ni kíkún omi kì yóò sì mọ́ láti pa ayé run. Ọlọ́run sì wípé, èyí yìí ni àmì májẹ̀mú mi tí mo bá yín dá, àti gbogbo ẹ̀dá alàyè tí ó wà pẹ̀lú yín fún àtìrandíran. Mo fi òṣùmàrè mi sí àwọ̀sán mọ̀, òun ni yóò sì máa ṣe àmì májẹ̀mú mi tí mo bá yín dá, yóò sì ṣe, nígbà tí mo bá mú àwọ̀sán mọ̀ wá sí orí ilẹ̀, a ó sì máa rí òṣùmàrè náà ní àwọ̀sán mọ̀, èmi ó sì rántí májẹ̀mú mi tí ó wà láàrin èmi àti ẹ̀yin, àti gbogbo ọkàn alàyè ní gbogbo ẹ̀dá, omi kì yóò sì di kíkún mọ́ láti pa gbogbo ẹ̀dá run. Òṣùmàrè náà yóò sì wà ní àwọ̀sán mọ̀, èmi ó sì máa wò ó kí èmi lè máa rántí májẹ̀mú láéláé tí ó wà pẹ̀lú Ọlọ́run àti gbogbo ọkàn alàyè tí ó wà nínú gbogbo ẹ̀dá tí ó wà ní ayé. Ọlọ́run sì wí fún Noa pé, èyí yìí ni àmì májẹ̀mú náà tí mo bá ara mi àti ẹ̀dá gbogbo tí ó wà lórí ilẹ̀ dá. Àwọn ọmọ Noa tí ó sì jáde nínú ọkọ̀ ni Ṣemu àti Hamu àti Jafeti. Hamu sì ni bàbá Kenani. Àwọn mẹ́ta wọ̀nyí ni ọmọ Noa, láti ọ̀dọ̀ wọn ni agbé ti tàn ká gbogbo ilẹ̀ ayé. Noa sì bẹ̀rẹ̀ sí ṣe àgbẹ̀, ó sì gbin ọgbà àjàrà, ó sì mu nínú ọtí wáìnì náà, ó mu àmupara, ó sì tu ara rẹ̀ sí ìhòhò nínú àgọ́ rẹ̀. Hamu bàbá Kenani sì rí ìhòhò bàbá rẹ̀, ó sì sọ fún àwọn arákùnrin rẹ̀ méjì lóde. Àti Ṣemu àti Jafeti mú gọgọ wú, wọ́n sì fi léèjì ká àwọn méjèèjì, wọ́n sì fi ẹ̀yìn rìn, wọ́n sì bo ìhòhò bàbá wọn, ojú wọn sì wà lẹ́yìn, wọn kò sì rí ìhòhò bàbá wọn. Noa sì jí kúrò ní ojú ọtí wáìnì rẹ̀, ó sì mọ ohun tí ọmọ rẹ̀ kékeré ṣe sí i, ó sì wí pé, ègbé ni fún Kenani, ìránṣẹ́ àwọn ìránṣẹ́ ni yóò máa ṣe fún àwọn arákùnrin rẹ̀. Ó sì wí pé, olùbùkún ni Olúwa Ọlọ́run Ṣemu, Kenani yóò máa ṣe ìránṣẹ́ rẹ̀. Ọlọ́run yóò mú Jafeti gbilẹ̀, yóò sì máa gbé àgọ́ Ṣemu, Kenani yóò sì máa ṣe ìránṣẹ́ wọn. Noa sì wà ní 450 lẹ́yìn kíkún omi. Gbogbo ọjọ́ Noa jẹ́ 450, ó sì kú.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: A tún wá lẹ́ẹ̀kan sí lónìí, bàbá, láti wá bá ọ pàdé, láti wá gbọ́ ọ̀rọ̀ rẹ. A sì ń bẹ̀ ọ́ wípé gbogbo àwa tí a wá lónìí, a ó sálà kúrò nínú ìjì ìgbẹ̀san tí ó ń bọ̀ sí ayé, a ó sì lè sinmi ní ọ̀dọ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀ ọ́ wípé wíwá síbí wa lónìí àti ní ìgbà gbogbo pé kí ó má jà á sí asán. Gbogbo ohun tí ó bá yẹ láti mú sí ètò ní ìgbésí ayé wa, fi wọ́n hàn wá, kí o sì jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó wẹ̀ wọ́n nù pátápátá. Ṣàánú fún wa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó rí ibi ìbùjókòó ní ọkàn wa lónìí. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa, ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ó ṣeéṣe kí o ti gbọ́ tẹ́lẹ̀. Ohun tí mo fẹ́ kà fún ọ láti inú ìwé Genesis 19:1, láti ẹsẹ̀ 12 dé ẹsẹ̀ 17. Ohun tí mo sì ń fẹ́ kí o ṣe àyẹ̀wò, kí o sì ṣe ohun kan pàtó nípa rẹ̀ ni wípé, sá àsálà fún ẹ̀mí rẹ. Ìdájọ́ ń bọ̀, nítorí wípé Ọlọ́run láti ọ̀run fún ara rẹ̀ ni ó ti pinnu wípé, bí ẹni búburú bá ń ṣe búburú ní ọjọ́ kan, ọdún kan, tàbí ọdún púpọ̀, tí ó rò wípé kò sí ìdájọ́, ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀. Ìdájọ́ yìí yóò sì wá sórí gbogbo àgbáyé pátápátá. Ẹ̀sìnkẹ́sìn tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, ohunkóhun tí ó wù kí ẹnikẹ́ni kí ó máa ṣe, àti ibi ìpamọ́ tí ó wù kí ẹnikẹ́ni kí ó wà, Ọlọ́run jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ọjọ́ kan ń bọ̀ nígbà tí kì yóò sí ibi ìsásí. Ó sì ń kìlọ̀ fún wa wípé bí a bá fẹ́ là, bí a bá fẹ́ ní ìyè, òní ni a ní àǹfààní láti lè sá àsálà fún ẹ̀mí wa. Ní Genesis 19, tí mo pè fún ọmọ, ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ 12. Àwọn ọkùnrin náà sì wí fún Lọ́ọ̀tì pé, ìwọ ní ẹnìkan níhìn pẹ̀lú àna rẹ ọkùnrin àti àwọn ọmọ rẹ ọkùnrin.

0: àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ nínú ìlú, mú wọn jáde kúrò níhìn-ín. Nítorí àwa ò run ibí yìí, nítorí tí igbe wọn ń di púpọ̀ níwájú Olúwa, Olúwa sì rán wa láti run. Lọ́ọ̀tì sì jáde, ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin tí wọ́n gbé àwọn ọmọbìnrin rẹ̀ ní ìyàwó, ó wípé, ẹ dìde, ẹ jáde kúrò níhìn-ín, nítorí tí Olúwa yóò run ìlú yìí, ṣùgbọ́n ó dàbí ẹlẹ̀tàn lójú àwọn àna rẹ̀. Nígbà tí ọ̀yẹ́ sì ń là, nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní ire wípé, dìde, mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níhìn-ín, kí ìwọ kí ó má bàa run nínú ìyà ẹ̀ṣẹ̀ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra, àwọn ọkùnrin náà nàwọ́ mú ilé ọwọ́ àti ọwọ́ aya rẹ̀ àti ọwọ́ ọmọbìnrin rẹ̀ méjèèjì. Olúwa ṣàṣàánú fún un, wọ́n sì mú u jáde, wọ́n sì fi í sẹ́yìn odi ìlú náà, ó sì ṣe. Nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán, lè ó wípé, sa àsálà fún ẹ̀mí rẹ, má ṣe wo ẹ̀yìn rẹ, bẹ́ẹ̀ ni kí ìwọ kí ó má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀, sa àsálà lọ sí orí òkè, kí ìwọ kí ó má ba ṣègbé. Èyí ni ohun tí ó ṣẹlẹ̀ sí àwọn ìlú tí a ń pè ní Sodomu àti Gomorrah. Àwọn ìlú méjèèjì tí a dárúkọ wọ̀nyí, wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ púpọ̀ púpọ̀ níwájú Olúwa. Ní orí ìkẹtàlá ti Jẹ́nẹ́sìsì, ẹsẹ̀ ìkejìlá àti ẹsẹ̀ ìkẹtàlá ni a ń jẹ́ kí ó tó wa létí ohun tí ó ṣẹlẹ̀ tí Lọ́ọ̀tì, ìbátan Ábráhámù, tí ó dé ìlú tí a ń pè ní Sódómù, ó sì ṣeéṣe kí ohun kan kí ó ti ṣẹlẹ̀ ní ìgbésí ayé rẹ, èyí tí ó yà ọ́ ya Ábráhámù, ọ̀rẹ́ Ọlọ́run, èyí tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́ àti àwọn oníhìnrere. Ó ṣeéṣe kí ó jẹ́ ibi tí a ti ń wá owó káàkiri, ó sì ṣeéṣe kó jẹ́ pé ibi tí a ti ń wá ibi ìsádi àti agbára òkùnkùn ni a ti yà wá ya ọ̀rẹ́ Ọlọ́run àti àwọn ènìyàn Ọlọ́run. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ìjà ni ó yà wá ya àwọn oníwàásù ìhìnrere, tí a fi rò wípé bí wọn ò bá gbọ́ tiwa, tí àwa náà ò sì lè gbọ́ tiwọn, bí ìkùnsínú díẹ̀ bá wà, tí a ò sì fẹ́ ní ẹ̀mí ìdáríjì, a lè yapa, kí a sì jáde lọ, kí a tọ àwọn ẹlẹ́ṣẹ̀, kí a tọ̀ wọ́n lọ. A ò lè sọ ohun tí ó yà ọ́ ya àwọn ènìyàn mímọ́, àwọn ọ̀rẹ́ Ọlọ́run, àwọn ẹni ìgbàlà, ṣùgbọ́n ohun tí ó ya Lọ́ọ̀tì, ya ọ̀rẹ́ Ọlọ́run, ni wípé ibi ilẹ̀ tí wọ́n wà kò gbà wọ́n mọ́. Lọ́ọ̀tì sì ń fẹ́ ibi tí òun yóò ti jẹ́ ọ̀gá ara rẹ̀, tí ó sì ẹni tí yóò lè bá wí, tí ó sì lè ní ohun ìní púpọ̀, tí ó sì ẹni tí ó ka lọ́wọ́ kò wípé, èyí kí ni ó dé tí ó fi ṣe èyí nì. Èyí ni Lọ́ọ̀tì fi sá kúrò ní ọ̀dọ̀ Ábráhámù. À ń sọ fún wa ní orí ìkẹtàlá ẹsẹ̀ ìkejìlá, Ábráhámù sì jókòó ní ilẹ̀ Kénání, ibi tí ó yẹ ọmọ Ọlọ́run láti jókòó. Ilẹ̀ Kénání, níbi tí Ọlọ́run fúnra ara rẹ̀ tí ó ń ṣẹ̀ṣọ́ lórí rẹ̀, níbi tí Ọlọ́run ti pèsè sílẹ̀ tí ó sì ti ṣe ìlérí púpọ̀ nípa rẹ̀. Ábráhámù jókòó sí ilẹ̀ Kénání, Lọ́ọ̀tì sì jókòó ní ìlú agbègbè ni. ó sì pàgọ́ rẹ̀ títí dé Sodomu. Àwa ń sọ fún wa ní ẹsẹ̀ kẹtàlá, ṣùgbọ́n àwọn ọkùnrin Sodomu ṣe ènìyàn búburú àti ẹlẹ́ṣẹ̀ gidigidi níwájú Olúwa. Kí o tó na ìka sí Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá, nítorí àwọn Yorùbá máa ń sọ fún wa pé bí a bá na ìka kan sí ẹlòmíràn, mẹ́rin tó kù ó wà ní ọ̀dọ̀ wa, ó nawọ́ sí wa. Kí a tó máa bú Lọ́ọ̀tì wípé Lọ́ọ̀tì ṣe ohun tí ò dára, ó yẹ kí ìwọ pàápàá kí o wo agbègbè rẹ àti ibùjókò rẹ, àwọn wo ni ọ̀rẹ́ kòríkò sùn fún ọ, àwọn wo ni alábàṣiṣẹ́pọ̀ pẹ̀lú rẹ, àwọn wo ni olùdámọ̀ràn fún ọ, àwọn wo ni ọwọ́ ọ̀tún àti ọwọ́ òsì àti àwọn tí o gbẹ́kẹ̀lé? Ṣé wọn kì í ṣe àwọn ọ̀mùtí, àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́, tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn? Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó, sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà á ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé Bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ Bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 2:5, orí 2:5, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọn a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà, bí àwa ti ń ka Bíbélì, ni wọ́n ń ka Bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńkátó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde, ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka Bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka Bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde, ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn. nipa adura ati awe wo ese iketa nitori kini awa se ngba awe ti iwo ko si ri nitori kile awa se nje okan wa niya ti iwo ko si mo oluwa nda won lohun we pe kiyesi le ojo awe yin eyin se afẹ se wona mo pe afẹ kuro lowo e o sese ki o je ti golu oso ti aye o sese ki o je ti atike o sese ki o je ti imutipara o si sese ki o je ti yiye eyin oku pada afeni esoso aye tabi ise ti aye tabi iwa ti aye eyi ti awon eniyan nse ti won mo pe o mu idajo bo lori won esin fi agbara mu ni se gbogbo ise yin kiyesi eyin gba awe fun ija eyin gba awe fun ija je o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi siseyun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won wa ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e o wa n so fun a wi pe se iru awe bayi ni mo yan awe eti okun awe ka yira nle sugbon sibe sibe iyawo meji o kuro nile agbere ati pan saga ko kuro iwa ti ara ise ti ara o kuro sibe sibe awe nlo a le mu awe o le je meje o le je mokan le logun kasa ma gba lo baba si tin si wa dura laran siga la n fi kan ran kan ton so pe woli ah ewo le tun gbe jade ah oni ni osu to koja mo sise ise isegun sugbon nsin o ye kin tun jeun die oti die siga die agbere die nitori pe bi n ba gbadun ara mi ni ose yi won ma fi di ose to n bo mo tun wose niyen se iru awon ti a mu ibeere adura wa lo ba awon ti won ti di ti won ti di ara sodomo ati gomara awon ti idajo olorun ti o ro dede lori won o ni awe iru eyi ni mo ayan bi ojo ti eniyan je okan re ni iya lati te ori re ba bi korikodo ati lati te aso lati te aso ofo ati eru labe re iwo ha pe yi ni awe ati ojo itewogba fun oluwa awon wonyi ni olorun so wipe won je elesin sugbon won ki se olufokansin won ma n pe oluwa le enu sugbon iwa buburu ko kuro ni ago won sugbon bi o ba n fe ri oju oluwa bi o ba n fe je ti olorun awon iru nkan wonyi yo kuro ni igbese aye re ni iwe woli Ezekieli ni atun tin je ki o ye wa iru awon eniyan ti won hu iru iwa won yi ranti ohun ti an so we pe loti tele tele o ti mo ona olorun yo dara be le se se man ro we pe yo dara bi o ba tun de ojo keji bo ti ji a so pe well yo tun dara na sugbon o nboro fun ju be lo be na ni ori fun loti an so fun ni Ezekiel ori keta le ni ogbon Ezekiel ori iketa le ni ogbon lati ese ogbon iwo omo eniyan sibe awon omo eniyan re nsoro si o leba ogiri awon fi oro kele banije awon asoro eni leyin ati leba ilekun ile ekini si so fun eni keji olukuluku fun arakunrin re wepe wa emi be o si gbo oro ti o ti odo oluwa jade wa eyi so wepe awon na ma nfe lati lo se eko bibeli won ti le ma npe eni keji tabi aladugbo won won ma so wepe wa emi be o je ki a lo lati gbo oro ti o ti odo oluwa jade wa sugbon kini eri ti olorun je nipa won ni ese ikan le ni ogbon won si to wa bi eniyan ti wa won si joko ni waju re bi eniyan mi won si gbo oro re sugbon won ki se won o won ma ngbo awon won yi ni an pe ni agbo magba bi o ba so fun o wi pe ko ese sile won gbo sugbon won ni se o so wi pe sugbon won ki se won nitori enu won ni won fi nfi ife pupo han sugbon okan won tele oju kokoro won eyi ni ohun to se Lot o nfe lati sin oluwa o nfe lati je ti olorun o si ma ngbero ninu okan re lati se dede sugbon enu ni won fi nfi ife pupo han o sese ki o ma so fun Abraham nigba ti o fe kuro we pe a n yara nipa ti ara a o yara nipa ti emi nitori pe emi nfe sugbon o se ailera fun ara o si sese ki o ma je ki o da Abraham loju we pe bi mo tin lo yi ma ro we pe mo ti sonu ma si ro we pe mo ti di apeyida nitori pe gbogbo ilana Olorun ti o ti ko mi patapata gbogbo re sise ni sugbon mo ri wepe ibi kan na ibi ise kan na ibi esin kan na kuni gba wa nitori be je ki n wa ibi ti emi paapa ti o fi se ibujoko sugbon bo lori nibi ti Olorun o dari esi o lo si odo awon ara Sodomu won so fun wa wepe ni ese ikeji le ni ogbon se kiyesi iwo je orin ti o dun popo fun won ti enikan ti o ni ohun dara dara ti o si le fun ohun elo orin dara dara nitori won gbo oro re sugbon won ki se won awon wonyi bi won ba gbo oro Olorun tan won jade won ni nje bawo ni won na se ri oniwasun yen olohun iyo enu edun popo mo ti e nfe bi won ba so wi pe ki eko bibeli ki o ma wa ni ojojumo mo se tan tori pe ogbeni ni o nsoro bi won ba sin pe awon eniyan lati wa se eko bibeli ani wa wo enikan eni to nsoro ko ri Jesu ko ri eni to nku ese lo ko ri eni ti dariji ni ko ri eni to nfuni ni igbala olugbala ko ri eyi ni sugbon wa wo eni to nsoro eni ti enu edun eyi ni awon eniyan ti o gboro Ezekiel sugbon ti won o fe se eyi ni won so ni Olorun so wi pe mo mo okan won won dabi eni ti etin rin ti o kan fe ma gbo ti o fe ma gbo ti o fe ma gbo sugbon ti o je wi pe ko ni fi si se nitori won gboro re sugbon won ko se won o si ye ki iwo paapa ki o ma ro ni okan re ṣé ìwọ dàbí lọ́ọ̀tì? Ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ pa Sódómù àti Gomorrah run pẹ̀lú iná, ni ó sọ wípé òun ò lè ṣe ohun kankan láì sọ fún ọ̀rẹ́ òun. Ní Jẹ́nẹ́sìsì orí 18 ni Ọlọ́run ti ń jẹ́ kí ó yé Abrahamu láti ẹsẹ̀ 17. Olúwa sì wípé èmi ó ha pa ohun tí èmi ó ṣe mọ́ fún Abrahamu, nítorí pé Abrahamu yóò sàdì orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé lẹ ó bùkún fún nípasẹ̀ rẹ̀, nítorí tí mo mọ̀ pé òun ó fi àṣẹ fún àwọn ọmọ rẹ̀ àti fún àwọn ará ilé rẹ̀ lẹ́yìn rẹ̀, kí wọn kí ó máa pa ọ̀nà Olúwa mọ́ láti ṣe òdodo àti ìdájọ́, kí Olúwa kí ó lè mú ohun tí ó ti sọ fún Abrahamu wá fún un. Ọlọ́run gba ẹ̀rí Abrahamu jẹ́ wípé mo mọ Abrahamu, wípé ìlànà Ọlọ́run, ìlànà òtítọ́, ìlànà òdodo, ọ̀nà ìgbàlà tí Ọlọ́run ti pèsè sílẹ̀ kò ní fi di àwọn ọmọ rẹ̀ létí àti àwọn ará ilé rẹ̀. Ṣé Ọlọ́run lè gba ẹ̀rí rẹ̀ jẹ́ bètè Abrahamu? Ìwọ tí o wá sí ẹ̀kọ́ Bíbélì láì sọ fún ìyàwó rẹ pé kí ó tẹ̀lé ọ, ìwọ tí o dágun láti o sọ pé àwọn ọmọ mi kìí gbà ni wọn, bí mo ti ẹ̀ sọ fún wọn ní gbà, ṣé Ọlọ́run lè gba ẹ̀rí tìrẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ wípé ìlànà òdodo, ìlànà ìgbàlà tí Ọlọ́run fi lélẹ̀, tí ó sì fi hàn fún ọ pé o sọ fún àwọn ọmọ rẹ àti fún àwọn ará ilé rẹ, ǹjẹ́ àwọn àna rẹ, ǹjẹ́ wọn mọ ọ̀nà ìgbàlà tí o mọ̀? Ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ bíi ti Abrahamu? Àwọn ọ̀gá ibi iṣẹ́ rẹ ńkọ́ àti àwọn tí ó wà lábẹ́ rẹ ní ibi iṣẹ́, ǹjẹ́ Ọlọ́run lè gba ẹ̀rí rẹ jẹ́ wípé òun mọ̀ ọ́ gẹ́gẹ́ bí Abrahamu? Bí a bá ń sọ wípé Abrahamu jẹ́ ọ̀rẹ́ Ọlọ́run, èyí ni ó fi di ọ̀rẹ́ Ọlọ́run, nítorí pé bí ó bá mọ ọ̀nà ìgbàlà yóò sọ fún àwọn ará ilé rẹ̀. Wo ẹsẹ̀ 20, Olúwa sì wípé nítorí tí ìgbé Sódómù òun Gomorrah pọ̀ àti nítorí ẹ̀ṣẹ̀ wọn papọ̀ jù, jẹ́ kí n bí ọ léèrè, ṣé ẹ̀ṣẹ̀ ìdílé tìrẹ ṣé kò papọ̀ jù? Ṣé wọn kì í jà lágbolé tiẹ? Wọn kì í bínú? Wọn kì í ṣe ogun sí ara wọn láti pa ara wọn? Ṣé wọn kì í jà lórí obìnrin, lórí aya, lórí dúkìá, lórí owó, tàbí lórí ilẹ̀? Ṣé àwọn ẹbí tiẹ, ṣé wọn ò kì í jà pẹ̀lú àwọn ẹbí mìíràn? Ṣé Ọlọ́run ò máa sọ lemọ́lemọ́ wípé nítorí ìgbé ẹ̀ṣẹ̀ àwọn ará ilé rẹ, nítorí pé ó ń papọ̀ jù wípé òun fẹ́ bẹ̀ wọ́n wò pẹ̀lú ìdájọ́, kí ló ṣe nípa ẹ̀? Ìlú rẹ, ìletò rẹ, tàbí abúlé tí o ti wá, ṣé ìpànìyàn, ṣé kò sí lọ́wọ́ wọn ìrúbọ sí ẹ̀mí ojú ọ̀run àti ẹ̀mí èṣù àti sí èṣù pàápàá, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé ìjà àti asọ̀, ṣé kò wà ní ìlú rẹ? Ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí ìgbé ìlú rẹ ó ń di púpọ̀, ó sì ń papọ̀ jù? Yàtọ̀ sí èyí ni ìlú Èkó tí ó wà, bí ó bá jẹ́ òun gbé ní Moṣin tàbí Ajégúnlẹ̀ tàbí ní Bàrígà, ibikíbi tí ó wù kí ó wà, ṣé Ọlọ́run ò máa sọ wípé nítorí ìgbé àwọn ènìyàn ní àrọ́wọ́tò rẹ ní ibi tí ó ń gbé, ìgbé wọn ń papọ̀ jù? Nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀. Bí ìdájọ́ yìí sì ti ń bọ̀, ṣé Ọlọ́run ń dá ọyàn sí ọ̀tọ̀? Ó sì ń sọ wípé òun mọ̀ wípé o kì í ṣe ara wọn, àbí ara wọn ni ọ́? Ṣé àwọn tí ó ń jalè lé òru, ṣé ìwọ ni ó ń ṣọ̀nà? Bí wọ́n bá ti ń dé tí wọ́n ń kọ ẹrù ẹlẹ́rù bọ̀, ìwọ ni ó ń ṣílẹ̀kùn, tàbí ìwọ ni ó ń ṣe ẹnu ọ̀nà ní òde ní ìta tí ó ń sọ wípé ẹ káàbọ̀? se iwo ni o ngbadura nigba ti awon ole ba jade we pe ki olorun ki o so won ki o ma je ki won ki o pa won ki o le je ki owo ati eru ki o wole olorun mo o si ma address ile re onje tabi aso tabi ile ti o ba fi iru owo beera iwo na mo nto ngbeyin re o nso fun anihin we pe olorun je ki o di mo fun abrahamu we pe idajo nbo lori sodomu ongomora emi o so kale lo nisinsin yi kin ri bi won ti le se gege bi o kiki igbe re ti o de odo mi bi be ko emi o mo ese ikeji le ni ogun awon okunrin na si yi oju won pada kuro ni ibe won si lo si sodomu sugbon abraham duro sibe ni waju oluwa ki lo nfe se o nfe gbadura nitori o ranti we pe loti wa ni ilu sodomu abraham si sumo odo re o si we pe iwo o harun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ni ilu na iwo harun iwo ki yo ha da ibe na si nitori adota olododo ti o wa ninu re o dari ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi da bi awon eniyan buburu o dari onidajo gbogbo aye ranti o olorun ni onidajo ilu nigeria onidajo gbogbo aye ni oni onidajo orile ede yi o si ni onidajo ilu re tabi ileto re oni onidajo agbole re o si ni onidajo oludajo re bi o ba fi mimo se aimo ti o ba so wipe alufa okunkun ri mi ati awon iyawo mi ati awon omo mi ati awon won ogungun mo ti mo nse bi o ba je be ran ti wi pe idajo nbo nitori oni idajo gbogbo aye ki o se asise bi ina gbogbona ibinu olorun bi o ba ti nbo gege elese ni yo se afi bi o ba ronupo ada oni idajo gbogbo aye ki o ha se yi ti o to Oluwa si we pe bi mo ba ri adota olododo ni ilu sodomu nje emi o da gbogbo ibe si nitori won Abraham tesi waju lati ma gba adura yi titi o fi de mewa ni ese ikeji le ni ogbon o si we pe jo ki inu ki o ma se bi Oluwa e kan soso yi le mi o wi mo boya a o ri mewa nibe o nsi we pe emi ki o run nitori mewa oluwa si ba ti re lo loju kan na bi o ti ba abraham soro tan abraham si pada lo si ibujoko re es ori ikokan din ni ogun awon angeli meji si wa si sodomu ni asale lo ti si joko li enu bode sodomu ki se pe o n ka bibeli o ki se pe o n se asaro lori oro olorun ki se wipe o n so fun awon elomiran lati gba olorun gbo ati lati dawo duro ese ati ibi ti won da won so wipe o joko ni ibojoko ni enubode bi lot si ti ri won o dide lati pade won o si dojubole ya ke kuro ni awon angeli won yi ni won je ki o di mo fun wi pe idajo de wi pe ki se ni ose to nbo tabi ni osu to nbo tabi ni odun ti nbo idajo ti de nisisin yi ni won wa so fun ni ese ikeji lati atika wi pe awon okunrin na se wi fun lot pe iwo ni enikan ni yi pelu ana re okunrin awon omo re won ti bere si ni wa oko ni ilu ibi ti o gbe wa ṣe àwọn ọmọ tiẹ ṣe wọn ò ti máa fẹ ẹlẹṣẹ ṣe wọn ò ti máa fẹ àwọn olóògùn ṣe wọn ò ti máa fẹ àwọn tí wọn ti kó ìyàwó jọ kí ọmọ rẹ kí ó tún lọ di ìyàwó kẹta ìkẹrin ìkẹwàá ní ilé ẹlòmíràn èyí ni àwọn ọmọ lọọtì bẹẹ sí ní ṣe wọn bẹẹ sí ní wa ọkọ ní sódómù ìwọ náà sì mọ wípé bí àwọn ọmọ rẹ bí wọn bá ní aya tàbí ọkọ ní sódómù àti gomorrah bí wọn bá fẹ ẹlẹṣẹ ojoojúmọ ló fi máa parí ìjà ó ṣeé ṣe pàápàá ìjà àti gbogbo aṣọ tí yóò wà ní ìdílé àwọn ọmọ rẹ nítorí wọn ti fẹ ẹlẹṣẹ ó ṣeé ṣe kí ó jẹ òní ó ṣe ikú pa àwọn òbí bẹẹ nítorí àìbalẹ ọkàn àti àìbalẹ àyà ṣùgbọ́n wọ́n sọ fún un wípé àwọn àna rẹ ọkùnrin àti àwọn ọmọkùnrin rẹ àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú èyí ń sọ nípa àwọn ọmọ ọ̀dọ́ rẹ pẹ̀lú àwọn tó ń ṣiṣẹ́ pẹ̀lú rẹ àwọn òṣìṣẹ́ rẹ ń kọ́ ṣé wọ́n jẹ́ ti ọlọ́run àbí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ mú wọn jáde kúrò níhìn yìí nítorí àwa òrùn ibí yìí nítorí tí igbe wọn di púpọ̀ níwájú olúwa olúwa sì ran wa láti run lọ́ọ̀tì sì jáde èyí ni ohun tí ó yọ lọ́ọ̀tì nítorí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn áńgẹ́lì wọ̀nyí tí wọ́n sọ fún lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó gbàgbọ́ ibikíbi tí ọlọ́run bá ti rí ìgbàgbọ́ ó máa ń yẹ ẹ sí bí ó tilẹ̀ jẹ́ wípé lọ́ọ̀tì ti ṣe burúkú tẹ́lẹ̀ ó sì ti dàpọ̀ pẹ̀lú àwọn aláìgbàgbọ́ pẹ̀lú àwọn ẹlẹ́ṣẹ̀ ti sódómù ohun gomorrah nígbà tí a sọ fún wípé ìdájọ́ dé ó gbàgbọ́ láìsí ìgbàgbọ́ kò sẹ́ni tí ó lè rí olúwa bí ó bá jẹ́ wípé lọ́ọ̀tì ṣe iyèméjì tàbí aláìgbàgbọ́ ó sì gún èjìká wípé ọ̀run máa wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan ọ̀rọ̀ ẹnìkan ni bí inú bá ń dun gbogbo àwọn ènìyàn èyí tó ń dùn ọ́ èyí ni ó jẹ́ wàhálà tirẹ̀ bí iná bá jó gbogbo ilé tí ó wà ní ìlú Èkó ilé tirẹ̀ tí ó jó òun ni wàhálà tirẹ̀ bí ebi bá ń pa gbogbo ènìyàn èyí kò sọ wípé ẹgbà tó jẹ́ gbogbo ènìyàn ni ebi ń pa wípé ebi tí ó sì ń pa ọ́ ni kò ṣe nǹkan kan fún ọ bí wàhálà bá dé bá ọ wàá gbàgbé wípé wàhálà dé bá ẹlòmíràn torí bẹ́ẹ̀ bí lọ́ọ̀tì bá sọ wípé ọ̀run wó kì í ṣe ọ̀rọ̀ ẹnìkan a wọlé lórí a sì kú sínú ẹ̀ṣẹ̀ a la ojú rẹ̀ ní ọ̀run àpáàdì ṣùgbọ́n èyí ni lọ́ọ̀tì ṣe bí a ti ń sọ fún wípé ìdájọ́ dé bẹ́ẹ̀ ni ó gbàgbọ́ bí ó sì ti gbàgbọ́ ni ó sì sọ fún àwọn àna rẹ̀ ọkùnrin ǹjẹ́ ìwọ ti gbàgbọ́ bẹ́ẹ̀ nígbà tí o ti bẹ̀rẹ̀ sí ní wá ǹjẹ́ ìgbàgbọ́ yìí o ti mú u sí ṣe ǹjẹ́ o ti sọ fún àwọn ẹlòmíràn wípé o gba Jésù gbọ́ o sì gbàgbọ́ wípé o ti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ sí ìdájọ́ jẹ́ kí n kà á fún ọ níbi tí a kọ bẹ́ẹ̀ nínú májẹ̀mú titun ní Timothy kínní orí ìkarùn-ún Timothy kínní orí ìkarùn-ún èyí ni ọlọ́run sì ń fẹ́ kí ẹnì kọ̀ọ̀kan kí ó ṣe bí o bá gbà á gbọ́ yóò jẹ́ tirẹ̀ Timothy kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹrin lé ní ogún ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn a máa hàn gbangba a máa lọ ṣáájú sí ìdájọ́ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ránṣẹ́ sí ìdájọ́ tí o sọ fún ọlọ́run wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ o sì kọ gbogbo àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ o sì rán àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sí iwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run tí a sì dá Jésù lẹ́jọ́ nítorí tirẹ̀ tí o sì ru ẹ̀ṣẹ̀ rẹ ìtumọ̀ èyí ni wípé o ti fi ẹ̀ṣẹ̀ rẹ ṣáájú a sì ti dá àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lẹ́jọ́ àti dáríjì ọ́ Jésù Kristì sì ti ru ẹ̀bi àti ìdájọ́ rẹ a sì ti sọ wípé nítorí bẹ́ẹ̀ a kì yóò da ọ lẹ́jọ́ mọ́ ṣùgbọ́n wo ẹsẹ̀ apá kan ẹsẹ̀ yìí ni ese ikerin le ni ogun ese awon elomiran a ma han gbangba eni ti o ba se atunse ese re a han gbangba eni ti o lo ba aladugbo re ti o so wipe jo mo ti se si o mo ti je elese yala wipe mo ti ji o leru tabi mo ti bu o tabi mo ti gba aya re dariji mi gba aya re pada tabi eru re ti mo ko tele tele gba eru re pada ese re ahan gbangba bi ese re ti han gbangba se awon ti o se ati se olorun ti o se be ni a pe awon ese won yi lo saaju si idajo sugbon so fun a wi pe ti awon elomiran pelu a si ma tele won awon ti won pa ese won mo ese yi a ma tele won bi ojo ikeyin bi o tin de bi o tin pa oju re de ni iku be ni awon ese won yi ti o ntele awon eru eniyan be ti won o jewo ki won ki o ko sile sugbon bi o se ti lot ni lese kese ti o gbo nipa idajo olorun be ni o gbagbo ni o si so fun olorun wi pe bo ti jebi sugbon o lo so fun awon ara ile re awon ana re o so wi pe everyday idajo nbo wo ese ikerin la sugbon eyi ni Genesis ori ikokandini ogun ese ikerin la sugbon o dabi eletan loju awon ana re se bi mo se duro ni iwaju re se mo jo eletan mo nbi oni bi mo se nba o soro ni asale yi se mo jo eletan loju e se igba ti Jesu wa ni aye ti o nso fun a wi pe idajo nbo se oro re se o dabi eletan ni eti re abi o ba je pe Jesu o jo eletan loju e ti o ba si je wipe emi ti mo nso oro yin rere fun o ti mo nso fun wi pe idajo nbo Jesu Christ si nbo gege bi oro re bi o ba je wipe mi o jo eletan loju e ewo lo nse ninu ese kini de to sa sala fun emi re sugbon nigba ti awon eniyan won yi ka si eletan be ni awon angeli won yi ni won sa lot ni ire wi pe dide mu aya re mu awon omobirin re mejeji ti o wa nihin won je merin lot aya re ati awon omo re meji eyi ni awon ti olorun ri ni gbogbo ilu sodomu o je mo wi pe nigba miran awon elesin won ma so fun wa pe ah bo ba je wi pe iwo ati yawo e atawon omo e meji eni merin pere ni o je olododo ah ko le je be o le je be ni aye noa eni melo ni olorun ri gbogbo agbaye patapata eni mejo ni o si sese kan ti ma so fun o wi pe se ibi to sese nlo ni osan gangan se ibe nikan ni won tin waasu otito awo ni waasu oniyawo meji awa ti awo ni waasu ti ani oruka re lowo wa o mo wi pe awa na onise olorun ni wa ko ri be nitori pe ojo nbo ti enu won yi o pade nitori ina yi o so kale yóò sì máa jó àwọn ènìyàn bí wọ́n bá ti ń jó ní ayé bẹ́ẹ̀ ni ẹ̀mí wọn ni ó ń lọ sí ọ̀run àpáàdì nínú iná àjó òkú ṣùgbọ́n áńgẹ́lì wọ̀nyí wọ́n fi ọwọ́ lé lọ́ọ̀tì ní ẹsẹ̀ kẹtàdínlógún wípé ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sí ẹ̀yìn odi ìlú tán ǹjẹ́ a ti mú ọ jáde kúrò ní sódómù àti gomorra nínú ẹ̀ṣẹ̀ sódómù àti gomorra ǹjẹ́ Jésù Kristì olùgbàlà rẹ ǹjẹ́ ó ti fi ọwọ́ rẹ̀ dì ọ́ mo sì ti mú ọ jáde kúrò nínú ẹ̀ṣẹ̀ kúrò nínú irọ́ kúrò nínú ìwà olè kúrò nínú àfi ọ̀rọ̀ kẹlẹ́bánijẹ́ kúrò nínú àsọ̀rọ̀ ẹni lẹ́yìn ṣé ó ti mú ọ kúrò nínú àgbèrè àti panṣágà ṣé ó ti mú ọ kúrò nínú ìwà akóbìnrin jọ ṣé ó ti mú ọ jáde sí ẹ̀yìn odi ìlú ó sì wí pé sàsálà fún ẹ̀mí rẹ sàsálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ wo ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọ̀wọ́n iyọ̀ mi ò mọ èyí tí o fẹ́ dà.
1: ọ̀wọ́n iyọ̀ ni àbí o fẹ́ sá àsáyè àti àsálà o fẹ́ sá wọ inú ìjọba ọlọ́run bí ó bá jẹ́ bẹ́ẹ̀ àǹfààní wà fún ọ lónìí láti sọ fún ọlọ́run wípé tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o ti ń fi ẹ̀ṣẹ̀ rẹ pamọ́ ṣùgbọ́n ó ti yé ọ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ń fi pamọ́ ni wọ́n ń tẹ̀lé ọ wọ́n lẹ̀ mọ́ ọ wọ́n sì fara mọ́ ọ tímọ́tímọ́ ṣùgbọ́n bó bá jẹ́ lónìí ni ó ń sọ fún ọlọ́run wípé ó ń fẹ́ kí àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí ó hàn gbangba níwájú ìtẹ́ ìdájọ́ ọlọ́run lónìí kí ọlọ́run kí ó sì wo ẹ̀ṣẹ̀ yìí kí ó wò ó mọ́ jésù lára kí ó jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ pátápátá kí ó má kó ẹ̀ṣẹ̀ kankan ní ìgbésí ayé rẹ ò fẹ́ jẹ́ àgàbàgebè mọ́ ò fẹ́ jẹ́ aláfaraṣe tàbí ẹni tí ó ń fi ẹnu sin ọlọ́run ó ń fẹ́ kí gbogbo ẹ̀ṣẹ̀ kí ó kúrò ní ìgbésí ayé rẹ o ní àǹfààní lónìí láti ké pe olúwa láti sọ fún ọlọ́run wípé o fẹ́ sá àsálà fún ẹ̀mí rẹ ìjì ìgbẹ̀san ń bọ̀ bíbélì sọ pé iná yóò máa jó níwájú rẹ̀ nítorí pé a ó ṣe àwọn ìwé lé ọ̀run a ó sì ṣe ìdájọ́ olúkúlùkù tí ó ti wà ní orílẹ̀-èdè ayé láti inú ìwé náà ǹjẹ́ nígbà tí ọjọ́ ìdájọ́ bá dé níbo ni ó wà ní apá òsì ni àbí ní apá ọ̀tún ẹ dìde kí ẹ jẹ́ kí a gbàdúrà mọ bí o bá fi ẹ̀ṣẹ̀ rẹ ṣọwọ́ ṣáájú sí ìdájọ́ tí o sì ní kí jésù kristi kí ó ru àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí lọ a ó dáríjì ọ a ó ṣàánú fún ọ jésù kristi yóò fi ẹ̀jẹ̀ rẹ wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù ṣùgbọ́n rántí o bí o bá bojú wẹ̀yìn bí o bá sá padà bí o bá di apẹ̀yìndà rántí aya lọ́ọ̀tì rántí ohun tí ó ṣẹlẹ̀ sí i sá àsálà fún ẹ̀mí rẹ sá àsálà fún ẹ̀mí rẹ má ṣe bojú wo ẹ̀yìn má ṣe padà sínú ẹ̀ṣẹ̀ mọ́ sá àsálà fún ẹ̀mí rẹ bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ní ìkọ̀kọ̀ ọlọ́run rí ọ bí o kàn ń wá tí ó ń gbé bíbélì tí ó ń gbàdúrà tí ó ń gbà àwẹ̀ ṣùgbọ́n tí o wà nínú àgbèrè àti panṣágà ọlọ́run rí ọ bí o bá di ẹ̀ṣẹ̀ mú tí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá jẹ́ kí jésù kí ó gba ọkàn rẹ là ọlọ́run rí ọ ìdájọ́ sì ń bọ̀ sá àsálà fún ẹ̀mí rẹ kọ gbogbo ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí ìjì ìgbẹ̀san ń bọ̀ sórí gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀ tí ó wà ní orílẹ̀-èdè ayé má ṣe bojú wẹ̀yìn kúrò ní sódómù àti gomorrah kúrò ní ẹgbẹ́ àwọn ọ̀mùtí àti ẹgbẹ́ àwọn ẹlẹ́gàn sá àsálà fún ẹ̀mí rẹ ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíràn hàn gbangba a sì máa lọ ṣáájú sí ìdájọ́ ṣùgbọ́n tí àwọn ẹlòmíràn àwọn tí wọ́n fi ẹ̀ṣẹ̀ wọn pamọ́ a máa tẹ̀lé wọn ṣé ẹ̀ṣẹ̀ tìrẹ ń tẹ̀lé ọ àbí o ti jẹ́ kí jésù kí ó ru ẹ̀ṣẹ̀ rẹ lọ sá àsálà fún ẹ̀mí rẹ sá àsálà fún ẹ̀mí rẹ nítorí ìdájọ́ ń bọ̀ lórí gbogbo aláìgbọràn lórí gbogbo ẹlẹ́ṣẹ̀ lórí gbogbo àwọn agbọ́mágbà sá àsálà fún ẹ̀mí rẹ òní ni ọjọ́ ìgbàlà bí o bá gbàgbọ́ yóò gba ọkàn rẹ là yóò tún ìgbésí ayé rẹ ṣe
0: nítorí a ti dá Jésù lẹ́jọ́ fún ọ. Ó ti ru ẹ̀ṣẹ̀ rẹ àti àṣedédé rẹ. Bí o bá jẹ́ fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀, tí o sì jẹ́ kí Jésù kí ó kó wọn lọ, wọn kò ní jẹ́ tìrẹ mọ́. Sá àsálà fún ẹ̀mí rẹ. Kí o lè bọ́ lọ́jọ́ ìdájọ́. Kí iyẹ̀ ẹni pẹ̀kun kí o lè jẹ́ tìrẹ. Ní orúkọ Jésù Kristi Olúwa wa, Bàbá wa, a dúpẹ́ fún ìkìlọ̀ ìfẹ́ tí o fi hàn fún wa. Nítorí pé o fi wá sínú òkùnkùn, bí àwọn tí ó wà nínú ayé, a dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìfẹ́ rẹ èyí tí o fi ń sọ fún wa ní ìgbà gbogbo wípé ìdájọ́ ń bọ̀. Àwọn tí ó wà nínú ayé, wọ́n ń jáfara nítorí pé oyé oyé wọn kò sì là sí wọn lójú wípé wọn ò ní lo ayérayé nínú ayé yìí. Kò yé wọn wípé ìgbà yóò dópin. Àkókò kan ń bọ̀ nígbà tí a ó gbé wọn kúrò nínú ilé tí wọ́n ń gbé nísinsìnyí. Tí a ó walẹ̀, tí a ó kan igi, tí a ó gbé wọn jù sínú rẹ̀, tí yóò kó àwọn nìkan ṣoṣo pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn, pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn, pẹ̀lú ìdájọ́ Ọlọ́run. Àkókò kan ń bọ̀ nígbà tí owó tí o lè ti jí, nígbà tí owó yìí kí o lè gbà sílẹ̀. Àkókò kan ń bọ̀ nígbà tí aṣọ tí àwọn olè tí wọ́n ti jí tí kí o lè wúlò fún wọn. Àkókò ń bọ̀ nígbà tí ohunkóhun tí ẹnikẹ́ni tí o ní nínú ayé tí kí o wúlò, tí o kìkí gbajúmọ̀ ohun ìní tí kí o lè jẹ́ nǹkan kan. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni ó ṣe ní elétí ọmọ tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń jẹ́ kí ó yé wa wípé iná yóò máa jó ní ọjọ́ náà, tí ó sì ń jẹ́ kí ó dimọ̀ fún wa wípé àwọn tí wọ́n kú sínú ẹ̀ṣẹ̀, ẹ̀ṣẹ̀ kékeré ni tàbí ẹ̀ṣẹ̀ ńlá, ẹ̀ṣẹ̀ ti ilé ìsinmi tàbí ẹ̀ṣẹ̀ ti ìgboro, ẹ̀ṣẹ̀ ti ìdílé tàbí ẹ̀ṣẹ̀ ti orílẹ̀-èdè, ẹ̀ṣẹ̀ ti àbínibí tàbí ẹ̀ṣẹ̀ ti akówó lọ́wọ́ ẹlòmíràn, pé ọjọ́ kan ń bọ̀ tí ìdájọ́ Ọlọ́run tí yóò balẹ̀ gbogbo àwọn ènìyàn tí ó kú sínú ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n ó ń kì wá ní ìlọ̀ wípé kí a fi àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a fi wọ́n ránṣẹ́ sí ìdájọ́. Ǹjẹ́ a bẹ̀ ọ́ wípé gbogbo àwọn ènìyàn wọ̀nyí tí wọ́n dúró níwájú rẹ, tí wọ́n ń wo Jésù, tí wọ́n gbàgbọ́ wípé a ti fi Jésù rúbọ fún wọn, a ti dá Jésù lẹ́jọ́ nítorí tí wọ́n, a sì ti bẹ ẹ̀ṣẹ̀ wọn wò lára Jésù Kristì, àwọn tí wọ́n fi ìgbàgbọ́ yìí rọ̀ mọ́, àwọn tí wọ́n wo ọ̀dọ́ àgùntàn ẹni tí a pa láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Ǹjẹ́ abẹ́ ọ̀ ìwọ aláàánú, ìwọ tí ó fẹ́ wa, ìwọ tí ó fi Jésù ránṣẹ́ kí a ba lè gbà wá là, mo bẹ̀ ọ́ wípé nítorí àánú rẹ, nítorí ètùtù Jésù Kristì, nítorí ẹ̀jẹ̀ Jésù Kristì, nítorí ìlérí rẹ tí kì í yẹ̀, dáríjí gbogbo àwọn tí ó jẹ́ wẹ̀ṣọ́ ní orúkọ Jésù. A sì bẹ̀ ọ́ wípé àwọn ẹ̀ṣẹ̀ tí ó ti di ìwà, tí ó ti di ìṣe, àwọn tí ó ti jẹ ara, àwọn tí ó ti dàpọ̀ mọ́ omi ẹ̀jẹ̀ àti ara wá, àwọn tí kò ṣe é fi sílẹ̀, àwọn tí ó jẹ́ pé bí a ti ń sá fún wọn bẹ́ẹ̀ ni wọ́n ń tẹ̀lé wa, bàbá, ọmọ àti ẹ̀mí, agbára rẹ ti wọ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti jẹ́ ẹ̀ṣẹ̀ kúrò, agbára rẹ ti mú ìfẹ́ ẹ̀ṣẹ̀ kúrò nínú ọkàn. Báwo mú o kúrò ní orúkọ Jésù? Gbogbo ìfẹ́ ẹ̀ṣẹ̀ lé wọn kúrò lọ́dọ̀ wa. Gbogbo ayọ̀ tí ó yọ̀ nínú ẹ̀ṣẹ̀, tí ó yọ̀ nínú ìbàjẹ́, lé wọn kúrò nínú ọkàn wa ní orúkọ Jésù. Àwọn tí wọ́n sì ń bẹ̀ ọ́, tí wọ́n ń wo ojú rẹ fún ìdáláre, fún ìgbàlà àti fún ìdáríjì, ṣàánú fún wọn. A dúpẹ́ lọ́wọ́ rẹ, fi ẹ̀jẹ̀ Jésù wẹ gbogbo àwọn tí wọ́n ń wojú rẹ, kí o sì sọ wá di olódodo, kí ìgbàlà rẹ kí ó jẹ́ ti ẹnì kọ̀ọ̀kan wá, kí o sì kọrúkọ àwọn tí a dáríjì sínú ìwé èyè rẹ. A dúpẹ́ pé o ti gbọ́ o. À ń bẹ̀ ọ́ wípé bí a ti ń jáde lọ, ǹjẹ́ ẹ̀mí àti ọkàn àti ìfẹ́ tí ó tún lọ sínú ẹ̀ṣẹ̀, bá wa lé wọn jáde. Nínú ilé, níbi ọjà, lóde, níbi iṣẹ́, níbi kíbi tí a ń lọ, tàbí nínú ọkọ̀, yẹ kí a lè jẹ olódodo. Ǹjẹ́ bí a ti rí àwọn ènìyàn ní àrọ́wọ́tó wa tàbí ní àdúgbò wa tí wọ́n ń ṣẹ̀fẹ̀, tàbí tí wọ́n ń jáfara, tàbí tí wọ́n tilẹ̀ ń fi wá ṣe yẹ̀yẹ́ wípé pé tiwa ni ti kọjá, o ti di àṣerége. À ń bẹ̀ ọ́ wípé kí a gara, kí ó má ṣe dá wa, kí a má sì rí ohunkóhun láyé tàbí ní ìsàlẹ̀ ilẹ̀ tàbí ní ẹ̀wọ̀ sọ́mọ̀, ohunkóhun láti ibikíbi tí ó lè jẹ́ kí a bojú wẹ̀yìn. Jẹ́ kí a jẹ́ ẹni tí ó dúró ṣinṣin ní ọjọ́ tí Jésù yóò farahàn láìwọ̀ sọ́mọ̀, láti gba àwọn àyànfẹ́ sókè, kàwá kún àwọn àyànfẹ́, kí a lè bá ọjọ́ba, kí a lè máa bá ọgbé. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Ǹjẹ́ bí a sì ti ń jáde lọ, tí a ń sọ fún àwọn ẹlòmíràn, tí a ń sọ fún wọn wípé ìdájọ́ ń bọ̀, bàbá, à ń bẹ̀ ọ́, mọ àwọn aládùúgbò wa, àwọn tí wọ́n ń jẹ ẹ̀ṣẹ̀ bí ẹni jẹun, tí wọ́n ń mu ẹ̀ṣẹ̀ bí ẹni mu omi, àwọn tí wọ́n ń ṣògo nínú ìbàjẹ́, ó mọ wọn. Àwọn ará ilé wa, àwọn ọmọ wa, àwọn aya wa, tàbí àwọn ọkọ wa, àwọn tí oníwàásù dàbí ẹlẹ̀tàn lójú wọn, bàbá, nítorí àánú rẹ, rọ̀ wọ́n lọ́kàn. Bí a ti ń sọ fún wọn, jẹ́ kí wọn kí ó tẹ̀lé wa. Jẹ́ kí ọ̀rọ̀ ìgbàlà tí a ń gbọ́ tí ó ń ṣe wá ní àǹfààní yìí, jẹ́ kí ó jẹ́ tiwọn pẹ̀lú. A dúpẹ́ pé o ti gbọ́ tiwa. Máa bá wa lọ, máa ṣàánú fún wa, máa dáàbò bò wá. Jẹ́ kí gbogbo wàhálà tí a dì wá bí lónìí, jẹ́ kí a já wọn sílẹ̀. Wọ aláìsànsàn, jẹ́ kí àánú rẹ̀ kí ó wà pẹ̀lú wa. Bí a sì ti ń lọ, dáàbò bò wá títí dé ilé wa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
2: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Genesis, orí ìkẹwàá, ìran àwọn ọmọ Noah ni wọ̀nyí, Ṣemu, Hamu, àti Jafeti, àti fún wọn ni a sì bí ọmọ lẹ́yìn kíkún omi. Àwọn ọmọ Jafeti, Gomeri, àti Magogu, àti Madai, àti Jafani, àti Tubali, àti Mesheki, àti Tirasi, àti àwọn ọmọ Gomeri, Ashkenasi, àti Rifati, àti Togama, àti àwọn ọmọ Jafani, Elisha, àti Tashishi, Kitimu, àti Dodanimu. Láti ọ̀dọ̀ àwọn wọ̀nyí ni a ti pín erékùsù àwọn orílẹ̀-èdè ní ilẹ̀ wọn, olúkúlùkù gẹ́gẹ́ bí ohun rẹ̀, gẹ́gẹ́ bí ìdílé wọn, lé orílẹ̀-èdè wọn, àti àwọn ọmọ Hamu, Kushi, ati Misraimu, ati Futi, ati Kenani,

0: Tuhimu àti Pakrusimu àti Kasluhimu láti ọ̀dọ̀ ẹni tí Filistini ti wá àti Kaftorimu. Kenani sì bí Sidoni àkọ́bí rẹ̀ àti Eti àti àwọn ará Jebusi àti àwọn ará Amori àti àwọn ará Gagashi àti àwọn ará Hifi àti àwọn ará Aki àti àwọn ará Sini àti àwọn ará Hafadi àti àwọn ará Semari àti àwọn ará Hamati. Ẹ̀yìn èyí ni ìdílé àwọn ará Kenani tàn kálẹ̀ àti agbègbè àwọn ará Kenani ní Sidoni bí o ti ń bọ̀ wá Kirari títí dé Gaza bí o ti ń lọ sí Sodomu àti Gomorra àti Adma àti Seboimu títí dé Lasha. Àwọn wọ̀nyí ni ọmọ Hamu gẹ́gẹ́ bí ìdílé wọn gẹ́gẹ́ bí ohun wọn ní ilẹ̀ wọn àti ilé orílẹ̀-èdè wọn fún Ṣemu pẹ̀lú bàbá gbogbo àwọn ọmọ Eberi ẹ̀gbọ́n Jafeti àti fún òun ìyàbímọ àwọn ọmọ Ṣemu Elamu àti Ashuri àti Afaksadi àti Ludi àti Aramu àti àwọn ọmọ Aramu Usi àti Huli àti Geteri àti Mashi. Afaksadi sì bí Ṣela, Ṣela sì bí Eberi àti fún Eberi ni a bí ọmọ ọkùnrin méjì. Orúkọ ìkíní ni Pelegi nítorí nígbà ọjọ́ rẹ̀ ní ilẹ̀ yà. Orúkọ arákùnrin rẹ̀ ni Joktani. Joktani sì bí Almodadi àti Ṣelefi àti Asamafeti àti Jera àti Hadoramu àti Usali àti Dikla àti Obali àti Abimaeli àti Sheba àti Ofiri àti Hafila àti Jobabu. Gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Joktani. Ibùgbé wọn sì ti Mesha lọ bí ìwọ ti ń lọ sí Sefari òkè kan ní ìlà ọrùn. Àwọn wọ̀nyí ni ọmọ Ṣemu gẹ́gẹ́ bí ìdílé wọn gẹ́gẹ́ bí ohun wọn ní ilẹ̀ wọn ní orílẹ̀-èdè wọn. Wọ̀nyí ni ìdílé àwọn ọmọ Noa gẹ́gẹ́ bí ìran wọn ní orílẹ̀-èdè wọn. Láti ọwọ́ àwọn wọ̀nyí wá ni a ti pin orílẹ̀-èdè ayé lẹ́yìn kíkún omi.
1: Ẹ jẹ́ kí á dìde dúró. Bí a ti wá lónìí, ẹ jẹ́ kí a fi ẹ̀dùn ọkàn wa hàn fún Olúwa nípa gbígbàdúrà láti sọ fún ìdí tí a fi wá lónìí. Ó dá wa lójú pé ìlérí Ọlọ́run kìí kùnà. Bí a bá ké pe Ọlọ́run ó ṣèlérí fún wa wípé òun yóò gbọ́. Ní orúkọ Jésù Kristì Olúwa wa, Ọlọ́run bàbá ọmọ àti ẹ̀mí mímọ́, a dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó di mímú ṣẹ ní ìgbésí ayé wa. A dúpẹ́ fún àwọn ẹ̀rí wọ̀nyí tí a ń gbọ́ nípa àwọn tí a ti gba ọkàn wọn là, nípa àwọn tí a ti mú ìṣòro ìgbésí ayé wọn kúrò, nípa àwọn tí agbára ẹ̀ṣù ti dópin ní ìgbésí ayé wọn. A dúpẹ́ fún àwọn ìlérí yín tí ó wà nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé bí a bá ké pè yín ó dájú wípé ẹ̀yin yóò gbọ́. Yà ń bẹ̀bẹ̀ lónìí wípé bí a ti wá síwájú yín, bí ẹnikẹ́ni bá ní ìbànújẹ́ tàbí bí ó bá ní àròkàn ní ọkàn rẹ̀, à ń bẹ̀ yín wípé a ó lọ sílé pẹ̀lú ayọ̀ Ọlọ́run. Níbi tí àìsàn wà, ẹ wá mú àìsàn náà kúrò. Ẹ jẹ́ kí àwọn ìlérí yín tẹ ṣe fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run kí ó jẹ́ àjẹmọ́nú fún wa ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé àwọn tí ó ṣì wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ tí ó dàbí ẹni wípé wọn kò mọ ọ̀nà àbáyọ, wípé lónìí bí wọn ó ṣe képè yín ìgbàlà Ọlọ́run àti oore ọ̀fẹ́ àtòkè wá yóò jẹ́ tiwọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń wojú yín fún ìsọdí mímọ́, kí ọkàn wọn kí ó lè funfun, kí a lè mú ẹ̀dá Ádámù kúrò nínú ọkàn wọn, à ń bẹ̀ yín wípé ẹ ṣe fún wọn ní orúkọ Jésù. Àwọn tí ó ń fi agbára ẹ̀mí mímọ́, a bẹ̀ yín wípé bí wọ́n ti ń képè yín tí wọ́n ń gbàdúrà wípé agbára ẹ̀mí mímọ́ yìí yóò jẹ́ ti olúkúlùkù wọn ní orúkọ Jésù. A bẹ̀ yín wípé ẹ ó gbọ́ àdúrà oníkálukú wa. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín lónìí. Ẹ jẹ́ kí ibi tí ìnira wà kí ìtura kí ó dé. Ibi tí wàhálà wà, ẹ jẹ́ kí ìwòsàn pépé kí ó dé ní orúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ ìkẹfà sí ẹsẹ̀ ìkẹjọ. Ìwé Aísáyà orí 64 láti ẹsẹ̀ kẹfà sí ìkẹjọ. Gbogbo wa sì dàbí ohun àìmọ́, gbogbo òdodo wa dàbí àkísà ẹlẹ́gbin, gbogbo wa sì rẹ̀ bí ewé, àìṣedéédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́. Kò sí ẹni tí ń pe orúkọ rẹ tí ó ń ru ara rẹ̀ sókè láti dì ọ́ mú

0: torí ìwọ ti pa ojú rẹ mọ kúrò lára wa ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa ṣùgbọn nísinsìnyí olúwa ìwọ ni bàbá wa àwa ni àmọ ìwọ sì ni ọmọ gbogbo wa sì ní gbogbo wa sì ní iṣẹ ọwọ rẹ lónìí ọrọ ìyànjú wa yóò dúró lórí rú ara rẹ sókè rú ara rẹ sókè bí a bá wo ẹsẹ ìkeje ó wí pé kò sí ẹni tí ó ń pe orúkọ rẹ tí ó ń rú ara rẹ sókè láti dì ó mú nítorí tí ìwọ pa ojú rẹ mọ kúrò lára wa ìwọ sì ti run wá nítorí àìṣedédé wa ẹ̀sùn tí a fi kan àwọn ọmọ Ísíráẹlì ni wípé wọn kò ké pe orúkọ olúwa wọn kò gbàdúrà bẹ́ẹ̀ ni wọn kò rú ara wọn sókè láti di ìlérí ọlọ́run mú àwọn tí ó jẹ́ jàǹbá tàbí èṣe ohun tí ó wo wọn léwu ni wípé wọn kò mọ bí a ti gbàdúrà wọn kò mọ bí a ti di ìlérí ọlọ́run mú wọn kò mọ bí a ti rú ara wọn sókè àti láti wá síwájú ìtẹ́ àánú ọlọ́run àìlè gbàdúrà yìí ni ó fa ìdènà púpọ̀ níwájú wọn èyí ni ó sì fa kí wọn kí ó má ní ìtẹ̀síwájú kí sì ni ohun tí wòlíì Isaiah sọ fún wa wípé ó fún ọ ní ìrẹ̀wẹ̀sì ọkàn àìlágbára àìlè gbàdúrà àìlè di ìlérí ọlọ́run mú ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹfà wípé gbogbo wa lé ó dàbí ohun àìmọ́ gbogbo òdodo wa sì dàbí àkísà ẹlẹ́gbin ó sọ wípé gbogbo wa sì rẹ̀ bí ewé àìṣedédé wa sì mú wa kúrò bí afẹ́fẹ́ èyí ni a ń sọ fún ọmọ Ísíráẹlì wípé nítorí ẹ̀ṣẹ̀ tí ó jọba nínú ọkàn wọn àti nítorí àwọn àìṣedédé tí ó wà ní ìgbésí ayé wọn wípé ó ṣòro fún wọn láti gbàdúrà sí ọlọ́run àti wípé àìsàn àìlè gbàdúrà yìí ni ó mú kí àwọn nǹkan púpọ̀ tí ó ń dojúti ní kí ó wà ní ìgbésí ayé wọn ṣùgbọ́n a pè wọ́n níjà a sì sọ fún wọn wípé ó yẹ kí wọn kí ó lè ru ara wọn sókè ó yẹ kí wọn kí ó lè pe orúkọ olúwa ó yẹ kí wọn kí ó lè gbàdúrà èyí ni a mú wá sọ̀dọ̀ wa lónìí wípé àwa pàápàá a ní láti jẹ́ ẹni tí ń gbàdúrà ṣùgbọ́n bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé wa ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa ní àǹfààní tàbí ààyè tàbí ìgboyà ọkàn láti lè gbàdúrà sí ọlọ́run àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kì yóò fún wa láàyè láti rú ara wa sókè láti lè ké pe orúkọ olúwa kí ó ba lè gbọ́ àdúrà wa nítorí bẹ́ẹ̀ ohun àkọ́kọ́ ní ìgbésí ayé wa ni wípé kí a jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí kí a kọ̀ wọ́n sílẹ̀ kí a ba lè ní ìgboyà láti wá sí ìtẹ́ àánú ọlọ́run nínú orin dáfídì orí kẹrìnléníàádọ́rin ẹsẹ ìkejìdínlógún ó ní bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi olúwa kì yóò gbóhùn mi bí èmi bá gba ẹ̀ṣẹ̀ lé àyà mi olúwa kì yóò gbóhùn mi ọ̀pọ̀lọpọ̀ ìdánwò ni ó máa ń bá àwa ọmọ ènìyàn àwọn ìdánwò wọ̀nyí ni ó sì máa ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ kí ó lọ sínú ẹ̀ṣẹ̀ nígbà tí a bá lọ sínú ẹ̀ṣẹ̀ ó máa ń mú ẹ̀rí ọkàn tí ó ní ìdálẹ́bi wá sí ọkàn wa bí ìdálẹ́bi wọ̀nyí bá sì ti wá sí ọkàn wa yóò ṣòro fún wa jọjọ láti gbàdúrà sí olúwa nítorí wípé ọkàn tí ó ní ìdálẹ́bi ọkàn tí ó ń bẹ̀rù níwájú ọlọ́run ọkàn tí ó mọ ẹ̀bi rẹ̀ wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀ eléèrí aláìṣòótọ́ níwájú ọlọ́run kò lè ní ìgboyà láti gbàdúrà sí ọlọ́run ní àkókò kan náà èyí ni olórin dáfídì fi ń sọ fún wa wípé bí àwa bá gba ẹ̀ṣẹ̀ lé àyà wa bí àwa bá mọ̀ wípé a ní àìṣedédé a sì mọ àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ ìdènà tàbí ìdáàbò láàrin àwa àti ọlọ́run èyí ni ó fi jẹ́ wípé ohun àkọ́kọ́ tí a ní láti ṣe ni kí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí bí a kò bá kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ wọn yóò jẹ́ ìdènà àti ohun ìyapa láàrin àwa àti ọlọ́run wo ìwé wòlíì Isaiah tí a ń kà tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti orí 111 ìwé wòlíì Isaiah ori ikokandilogota lati ese ikini kiyesi owo oluwa kokuru lati gbani beni eti re ko wuwo ti ki yo fi gbo sugbon aise dede yin le o yan yin kuro lodo olorun yin ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo awon ti won ma nlo si ilesin ti won ko mo ese si ohun ti ko dara won ko mo ese si ohun ti yo dena adura o ma nje ise won lati ma wa si ilesin ki won ki o si ma tesiwaju lati ma deshe sugbon awon nkan won yi ni o ma nfa idena ti ki je ki ore ofe olorun ati ire ki o wa si igbesi aye wa bi a ba n daruko ese bibeli je ki o ye wa yeke yeke ohun ti a n pe ni ese o n so nipa aisododo gbogbo bi a ba je alaisooto alaisododo a je alaisooto pelu oko tabi alaisooto pelu aya tabi alaisooto pelu awon aladugbo wa alaisooto pelu awon ti a gba sise tabi alaisooto pelu awon ti o gba wa si ise o je wipe a je elese sibe sibe bi awon ese won iba si wa ninu aye wa won yo dena adura wa eyi ni o ma n fi irewesi ati ilowowo si okan wa ti ki je ki a le gbadura yanju ti ki je ki a le di ileri olorun mu a n so nipa agbere bi o ba je eni ti o n teti leko ti o n gbo awon iroyin ni ayika wa lati inu ero redio a ma n so wipe ese agbere yi o ti fa aisan ko gbogun wa si ilu wa ati wa si orile ede wa yi eyi ni awon onisegun yibo ti won fin ke tantan si awon eniyan ni akoko yi wo pe ese agbere o ti di nkan ti o fa aisan ko gbogun sinu igbesi aye opolopo bi o ba si je eni to ntes waji ninu aisan be mo we pe awon jamba awon ise popo ni o rogba yi oka aisan ko gbogun ko si jina si o o n so nipa iwa ika bi a ba ni iwa ika eyi je wipe ese wa ni igbesi aye wa yala a n se ika si omo ti o n ba wa gbenu ile abi aya ti o n ba wa gbenu ile abi oko ti o gba wa sodo abi awon aladugbo wa le a n se ika si o je ese o sese ki o je oju kokoro wipe ohunkohun ti a ni ko te wa lorun awon wonyi je ese pelu tabi aran kan tabi ilara tabi ipaniyan bi awon ti n seyun tabi bi awon ti o n lo oogun oloro lati pa awon eniyan tabi ija tabi itanje tabi iwa buburu tabi a fi oro kele banije asoro eni leyin tabi eni ti o korira olorun tabi alafojudi tabi agberaga tabi ahale alaroṣe ohun buburu asa igboran si obi asa igboran si oran olorun pelu alainiye ninu odale alainife agidi alailaanu awon kan won ni o ma nfa ki adura wa ki o ma je itewogba oni asa fi nso fun wa ni ori kokandini ogota ti atika lati ese ikini wepe o ye ki o da wa loju wepe agbara olorun ki baati o ye ki o da wa loju wepe owo oluwa ko kuru lati gbani o ye ki o da wa loju wepe agbara re ko dekun lati ma wo nisan tabi lati ma se idande fun enikeni ti o ba ke pe ati wepe eti re ko wowo ti ohun ki yo fi gbo ati pe awon ilere re ki kuna bi ikuna ba wa bi o ba se wepe a ko dahun adura wa ohun ti o sele ni wepe aise dede wa awon ese wa ainigbala wa oni o nfa awon idina wonyi wa si igbesi aye wa sugbon aise dede yin le o ya yin kuro lodo olorun ati ese yin le o pa oju re mo kuro lodo yin ti ohun ki yo fi gbo eyi ni a n so fun omo israeli wipe won ko ni igbona okan lati pe oruko olowa nitori wipe won je ohun aimo awon ododo ti won gbekele bi ki a ma fi owo fun alagbe bi ki a ma lo si ilesin bi ki a ma rubo si olorun bi ki a ma suturari bi ki a ma se ohun kan tabi omiran a n so fun wipe awon kan wonyi dabi akisa elegbin awon nkan wonyi ni o je nkan ti awon elese ma n sogo ninu re won ma n so fun wa wipe awon je eni mimo awon je eni titọ niwaju olowa ati wipe awon mo bi won se ma n fun awon alagbe lowo awon si mo bi won se ma n se ise esin a n so fun wa wipe gbogbo awon nkan wonyi ti a gbekele won je akisa elegbin ni waju olorun ati wepe o mu ki are danu bi ewe aise dede wa di o mu wa kuro ni o fe wa kuro ni waju olorun gege bi apepe oni ni ese ikeje ori kerin le ni ogota ko si eni ti o npe oruko olowa ko si eni ti o npe oruko olowa amo israeli ti answer ni pare ti woli aisa ti o ko iwe isila koko won je awon ti o pa ilana ise esin olorun won pa ada won je awon ti a ti fi ilana olorun le lowo ti o ye ki won ki o ma ke pe oruko olowa nitori wipe ati fi oruko olowa fun ati fi ileri olorun fun won si ti mo olorun abrahamu ti isaki ati ti jacobo sugbon nigba to ya won be si ni ke pe oruko angeli ninu adura won won ko ke pe oruko olowa mo won be si ni ke pe oruko awon eniyan eda owo olorun ninu adura won won ko pe ke pe oruko olowa mo won si be si ni ke pe awon orisa orilede ti o yi won ka eyi ni asan so fun wi pe nitori ko si eni tin ke pe oruko re awon na papa bi abati sha olorun ti bi abati yi ilana olorun pada ti o je wi pe a ko ke pe oruko olowa mo boya oruko angeli le awan ke pe nisinsiyi lati gbo adura wa tabi oruko eniyan eda owo olorun tabi oruko orisa o ye ki o da wa loju wi pe eyi ki se adura ti o se itewogba ni waju olowa oni nitori ko si eni tin ke pe oruko re bi abaje oni gbagbo bi abani wahala o ye ki a ke pe oruko olowa bi o ba wo bibeli o ri opolopo awon eniyan ti won ni wahala o ti won se ni wi pe won ke pe oruko olowa se o ti ka nipa Joseph inu ni bini ati wahala pupo ni o wa ni igbese aye re kini o da okunrin na sile kini o gbe goke ni igba to ya o ti o gbe goke ni wo pe o ke pe oruko olowa bi abaka nipa eniyan bi Danieli tabi nipa bi Dafidi ohun ti o se won ni wepe won ke pe oruko olowa bi o ba lo sinu majemu titun bi o ba wo awon ti o ti ni ijatile tele tele sugbon ti o dabi eni wepe won kese jari ni ti igbagbo won kese jari nipa ti ebi won won kese jari nipa awon ohun idawole won ohun ti o se won ni wepe won ke pe oruko olowa sugbon Isaiah so fun wa esun ti o fi kan omo Israeli ni wepe ko si eni ti o ke pe oruko re ti o ru ara re soke lati di omo ti o ru ara re soke lati di omo e je wepe ilowowo ti wo igbese aye won irewesi ti wo igbese aye won ko gbona ko tutu ti wo igbese aye won bi abawo igbese aye opolopo loni aile igbadura ni o joba ni igbese aye won o sese ki o je nitori wahala ti won ni ninu ebi o sese ki o je nipa inu ribi ni ti won dojuko laarin awon ore ati ogba o si sese ki o je nipa aini ni igbese aye won o sese ki o je nipa awon wahala ti o ndojuko won nipa awon molebi ati awon ana ni o je ki won ki o ma le gbadura sugbon je ki o da loju wi pe bi oko ba ru ara re soke bi oko ba ke pe oruko olowa bi oko ba di iliri olorun mo bawo ni o sese fun o lati kuro ninu ipo egan ti o wa nisisiyi lati wa si ibi ore ofe ati lati ri anugba lowo olorun ninu ifihan ori keta ifihan ori keta ese ikedogun ati ikerindinlogun ni Jesu Kristi omo olorun ti o je oko ati olori ijo ni o so fun ijo ni Laodikea wepe omo ise won ati wepe esun ti o n fi kan won ariwisi ti a ni riwisi won ni wepe won ko gbona won ko tutu wo bi ati ka ni ifihan ori keta lati ese ikedogun emi mo ise re pe iwo ko gbona be ni iwo ko tutu emi iba fe pe ki iwo ki o koko tutu tabi ki iwo ki o koko gbona a ma ri awon elomiran ti won pe ara won ni onigbagbo ti o je wipe won ko ni itara won ko ni igbona okan won je eni ti ko tutu ti ko si gbona won wa ni ilowowo Jesu tin so fun awon ijo ye wipe ariwisi ti a ni wisi won ni wipe won ko gbona bẹẹni wọn kò tutu ní ẹsẹ ìkẹrìndínlógún ǹjẹ nítorí tí ìwọ ṣe lọwọọwọ tí ìwọ kò sì gbóná bẹ́ẹ̀ni o kò tutù, èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èmi ó pọ̀ jáde kúrò lí ẹnu mi. Èyí jẹ́ wípé a ó mú ààbò tí ó wà lórí wọn, a ó ṣí kúrò. Èyí jẹ́ wípé a ó yà wọ́n nípa sí Ọlọ́run. Èyí jẹ́ wípé a ó ta wọ́n nù. Èyí jẹ́ wípé bí a ti gbà wọ́n gẹ́gẹ́ bí ènìyàn Ọlọ́run tẹ́lẹ̀ tẹ́lẹ̀, wípé nísinsìnyí bí a bá ta wọ́n nù, bí a bá pọ̀ wọ́n jáde kúrò lí ẹnu Olúwa, kúrò lẹ́nu Olúgbàlà, wípé wọn kì í ṣe ti Ọlọ́run mọ́. Ó jẹ́ mọ̀ wípé bí ìlọ́wọ́wọ́ bá jọba ní ìgbésí ayé rẹ, tàbí ìrẹ̀wẹ̀sì ni ó jọba ní ìgbésí ayé rẹ, tàbí àìlè gbàdúrà ni ó jọba ní ìgbésí ayé rẹ, èyí yóò mú kí Ọlọ́run kí ó ta ọ́ nù, kí ó sọ fún ọ wípé o kì í ṣe ti òun. Nítorí wípé ó ní bí o bá wà ní ìlọ́wọ́wọ́ síbẹ̀, wípé a ó ta ọ́ nù, a ó pọ̀ jáde kúrò lẹ́nu Olúgbàlà. Nínú Jákọ́bù orí kẹrin ẹsẹ̀ ìkejì, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Bí a bá wo ìgbésí ayé ọ̀pọ̀lọpọ̀ àwọn kìrìsìtẹ́nì, a lè sọ yìí nípa wọn wípé ẹ̀yin ń fẹ́ ẹ̀yin kò sì ní. Bí a bá rí ẹni tí ó ní ìwà tútù, bí a bá rí ẹni tí ó máa ń ṣe ní ìwọ̀ntúnwọ̀nsì, bí a bá rí ẹni tí ó ní ìwà bí Ọlọ́run ní ìgbésí ayé rẹ̀, ó ṣeéṣe kí èyí kí ó máa wọ̀ ọ́, rántí wọn pé kò lè ṣeéṣe fún ọ láti ní ìwà tútù tàbí ìwọ̀ntúnwọ̀nsì tàbí ìwà òdodo tàbí ìwà olóòótọ́ láì jẹ́ wípé o ní ìgbàlà nínú ọkàn rẹ, láì jẹ́ wípé o ti gba Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà rẹ, láì jẹ́ wípé o ti fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ sọnà, láì jẹ́ wípé o ti kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, a sì ti fi ẹ̀jẹ̀ Jésù Kristi wẹ̀ ọ́, ó ṣeéṣe kí a rí ẹni tí ó ní ìwà rere, ẹni tí ó ní ìwà tútù, ẹni tí ó ti di àtúnbí, ẹni tí a sì rí wípé nípa àtúnbí yìí ohun rere gbogbo ni ó ń wá sí ìgbésí ayé rẹ̀, kí o sì máa fẹ́ kí irú nǹkan wọ̀nyí kí ó ṣẹlẹ̀ sí ọ. Jákọ́bù ń wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé oore Ọlọ́run àti ìbùkún látòkè wá ó ń ṣàn yanturu ní ìgbésí ayé rẹ̀. Ó ṣeéṣe kí o rí ẹni tí ó jẹ́ wípé bóyá o ti ṣe ìgbéyàwó, ó ń bímọ lé ọmọ, tàbí ó ṣeéṣe kí o wà lé ẹnu iṣẹ́, ó ní ìgbéga kún ìgbéga, tàbí ó ṣeéṣe kí o jẹ́ wípé gbogbo àwọn ọ̀tá pátápátá ni wọ́n ti wá tẹríba fún. Ó ṣeéṣe kí o jẹ́ wípé ibi tí ó ti ní ìṣòro tẹ́lẹ̀tẹ́lẹ̀ tàbí àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan wọ̀nyí ti pòórá ní ìgbésí ayé rẹ̀, ìwọ sì ń fẹ́ rú nǹkan bẹ́ẹ̀. Ó wí pé ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ẹ kò ní nítorí wípé ẹ kò ṣe nǹkan tí àwọn wọ̀nyí ṣe nípa wípé wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn, wọ́n kọ̀ ọ́ sílẹ̀, wọ́n pe orúkọ Olúwa, wọ́n fẹ́ kí Olúwa kí ó dáríjì wọn. Báyìí ni ìbùkún àti oore àti àánú Ọlọ́run ṣe dé ìgbésí ayé wọn. Ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe bóyá o ti ní ìgbàlà. Ṣùgbọ́n bí a bá ń sọ nípa ìsọdi mímọ́, bí a bá ń sọ nípa pé kí a fa gbòǹgbò ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé ẹ̀dá, kí a fà á tu kúrò ní ọkàn rẹ, àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí a bá ń sọ nípa ìwà bíi ti Ọlọ́run, bí a bá ń sọ nípa ìwà ìfarajọ Jésù Kristì nínú èrò, nínú ọkàn, nínú ìrìn, nínú gbogbo tí a ń ṣe, kí àwọn nǹkan wọ̀nyí jẹ́ àjèjì sí ọ. Bí o bá sì rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní ìsọdi mímọ́, bí o bá rí oore ọ̀fẹ́ Ọlọ́run ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà mímọ́ ìwà tútù tí ó wà ní ìgbésí ayé wọn, bí o bá rí ìwà tí kóra ẹni ní ìjánu ní ìgbésí ayé wọn, ìwọ ń fẹ́ nǹkan wọ̀nyí, ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Nítorí kíni? Nítorí wípé o kò rú ara rẹ sókè, nítorí wípé o kò di ìlérí Ọlọ́run mọ́, nítorí wípé o kàn gbọn ara rẹ kúrò nínú àwọn ohun tí ó dè ọ mọ́lẹ̀. Ó ṣeéṣe wípé o rí ẹni tí ẹjọ́ wá sí inú ilé ìsìnyí ní àkókò kan náà. Nísinsìnyí wọ́n ti ní ìgbàlà, nísinsìnyí wọ́n ti ní ìsọdi mímọ́, nísinsìnyí agbára Ọlọ́run, agbára ẹ̀mí Ọlọ́run ó ti jọba ní ìgbésí ayé wọn. Kí ni wọ́n ṣe? Kí agbára Ọlọ́run kí ó tó wá sí ìgbésí ayé wọn, ohun tí Jésù sọ fún wa ni wọ́n ṣe, wípé kí wọn kí ó dúró ní Jerusalem títí a ó fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Èyí ni wọ́n ṣe, wọ́n dúró, wọ́n fara wọn róbọ, wọ́n jẹ́ kí gbogbo ìgbésí ayé wọn kí ó di ìfihàn níwájú Olúwa. Wọ́n sì sọ fún Ọlọ́run wípé bí ó bá fún ọ ní agbára ẹ̀mí mọ́ yìí, wọ́n ó máa gbàdúrà, wọ́n máa ṣiṣẹ́ fún Ọlọ́run, wọ́n máa ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run àti fi agbára ẹ̀mí Ọlọ́run kan wọn. Nísinsìnyí bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ bí ọba, bí wọ́n bá gbàdúrà, wọ́n á sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ, bí wọ́n bá gbàdúrà, wọ́n á lè di ìlérí Ọlọ́run mú. O sì ń fẹ́ nǹkan wọ̀nyí ní ìgbésí ayé tìrẹ pẹ̀lú ní ẹ̀yin ń fẹ́ ẹ kò sì ní. Ó ṣeéṣe kí o rí àwọn ẹlòmíràn tí wọ́n ti ní àìsàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, bi won tin wa sinu ijo be ni ati mu awon awon esan won yi koro awon ti won ti je eni ti won je alailera tele tele awon ti won ko le lo si bi ise ni ojo meji ninu ose awon ti o dabi eni wi pe won ko le gbe ohun ti o wowo won ko le se ohunkohun awon ti ma mami hele hele tele tele nisisin won ti di alagbara gbogbo aisan gbogbo irewesi gbogbo ohun ti o nse won tele tele ati mu kuro ki o si ma fe nkan won yi ni okan re wi pe ajo wa ninu ijo ajo n gbadura ajo n ka bibeli awon won yi si ti ni ilera pipe sibe sibe emi wa ninu aisan o ni eyin fe e ko si ni kini se ti ari wi pe awon elomiran won ti ni idande awon elomiran won ti ni igbala awon elomiran won ti ni isodi mi won awon elomiran won ti ni agbara mi olorun awon elomiran ati da won sile kuro ninu aisan ti o nse won awon elomiran awon majele ti won gbe fun won je tele tele gbogbo re patapata lo ti pora ni igbese aye won kini se ti ore ofe olorun wa fun iru awon won yi sugbon ti ko si ninu aye awon kan ninu wa idi re ni wepe a ko ru ara wa soke idi re ni wepe a je ni ti se lowowo idi re ni wepe a je ni ti rewesi oni eyin nfe e ko si ni wo awon nkan ti o tin fe ninu okan re wo awon nkan ti o tin so fun olorun sugbon ti o ko so fun olorun pelu okan ti o gbadura jagara okan ti o gbadura agbayori awon nkan won yi ti o nfe won yi bi won ba ma je ti re oni lati ru ara re soke eyin nfe e ko si ni eyin pa esin se lara e ko si le ni o nso fun awon ko bi a ba nfe ore ofe olorun bi a ba nfe igbala olorun bi a ba nfe tesiwaju nipa ti emi bi a ba nfe lati goke agba ninu awon idawole wa ki se nipa owo jije ki se nipa ilara sise oni eyin se ilara sibe sibe pelu owo ati ilara won yi e ko si le ni eyin ja eyi je wi pe enjiyan e je wi pe a npoju tembelu awon ti o le ni nkan won yi e je wi pe a wo awon eniyan ti o ti ni nkan won yi I eti aba fi lo si ori ekun wa ki agbadura ki awon kan yi ki o le je ti wa ija tabi ilara tabi aran kan ni a fi n gbe ko awon elomiran loju eyin si n jagun e ko ni nitori eyin ko bere e ko ni nitori ti eyin ko bere bi a ba ri awon elomiran ninu ijo bi a ba tin pari iwaasu be ni won sajade won lo si eti oko lati le lo mu moto nkan wonyi ki o je ke awon eniyan wonyi ki o le ni ore ofe olorun ati awon ileri olorun ti won fe ni igbese aye won e ko ni nitori ti eyin ko bere bi a ba fe ni igbala ani lati bere bi a ba fe ni isodi mo ani lati bere bi a ba fe ni agbara emi olorun ni igbese aye wa ani lati bere bi a ba fe ni iwosan kuro ninu awon aisan ti o wa ni ago ara wa ani lati bere bi o ba je wi pe emi okunkun ni o rin wa mole ti a si n fe ni idande ani lati bere bi o ba je wi pe arun ko gbogun lo wa ni igbese aye wa ti a si n fe itusile ati imunilarada ani lati bere bi o ba je wi pe ani wahala ninu ile ninu ebi pelu awon omo tabi pelu oko tabi pelu aya ti a si n fe ki olorun ki o pe ero si igbese aye wa ati si idile wa ani lati bere ani lati je ni tin gbadura ani lati je ni tin ru ara wa soke e ko ni nitori ti eyin ko bere o ye ki a mo we pe adura se pataki bi a ba fe ni ore ofe olorun bi a ba fe ni imuse ileri olorun ani lati je eni tin gbadura wo Matthew ori 24 Matthew ori 24 lati ese ogoji o si to awon omo ehin re wa o ba won won sun o si to awon omo ehin re wa o ba won won sun eyi ni a so nipa ti Jesu Kristi ati awon omo ehin re o ti so fun ni isaju wi pe ohun fe ki won ki o le gbadura pelu ohun o mu Johanu Jakobo ati Peteru o so wi pe won ni lati gbadura pelu ohun ohun si lo siwaju o be si ni gbadura o be si ni kepe Oluwa wi pe ki a le fun ni agbara lati le dojuko awon nkan ti o ye ki o n dojuko ati lati le ru ese wa ati lati le lo si ori ige agbelebo ki o ba le ku fun ese wa yi je akoko ti o se pataki popo fun Jesu Kristi ki se be ni kan o se pataki popo fun gbogbo eda fun gbogbo agbaye nitori wi pe gbogbo ebo ti an ru ninu majemo lai lai iwon yi ni ibaje abayori si re tabi imuse awon kan won yi nigbati Jesu Kristi odo agutan Olorun ti o fi ara re ru ebo fun gbogbo agbaye patapata sugbon awon eniyan won yi e ti won iba fi dide e ti won iba fi konle e ti won iba fi gbe ohun won soke lati gbadura pelu Jesu Kristi won ko le gbadura o si to awon omo ihin re wa we pe o si ba won won sun gba ti o ye ki won ki o gbadura won sun abajo ti irewesi ti o fi joba ninu okan won abajo ti ailagbara ti o fi wa ni igbese aye won abajo ti aseti aseri ti o fi wa ni igbese aye won abajo ti iberu ti o fi kun okan won abajo ti won ko le ni agbara nigbati awon omo kekeke ti won wa bere we pe o je okan ninu awon omo ehin abajo ti won fi se Jesu o wi pe o si to awon omo ehin re wa o ba won won sun bi abaye igbese aye re wo daradara bi abawo kini idi ti o dabi eni wipe aisan fi joba ti o ko le segun ti o dabi eni wipe awon ota won joba ti o dabi eni pe nigba gbogbo ni awon ota ma ngbeye lowo re ti o dabi eni wipe nigba gbogbo ni o ma nje otile no ma nfi eyin re bale eyi ni wipe o je eni ti ki gbadura o je eni ti ko le ru ara re soke o to won wa o si ba won won sun o si we fun petero pe kin la eyin ko ha le ba mi sona ni wakati kan o je alaisan iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni igbala iwo ko ha le sona ni wakati kan o je ni ti ko ti ni isodi mimo ati iwa bi olorun ninu okan re iwo ko ha le sona ati gbadura ni wakati kan e ma sona ke si ma gbadura e ma sona ki e si ma gbadura bi o ba fe di alagbara e ma sona ke si ma gbadura bi o ba fe ki ori ofe olorun ki o wa ni igbese aye re e ma sona ke si ma gbadura bi o ba fe je akoni ninu igbagbo ti o si fe di asegun e ma sona ke si ma gbadura bi idanwo ti n wa latowo esu lati inu aye lati inu ara bi o ba fe je asegun bi o ba fe je eni ti n bori eni ti o ni iwa mimo ati iwa ododo ni igbese aye re ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi wahala ba wa ninu ebi ti o si n fi alaafia ninu ebi ohun kan ni aigbodo ma se e ma sona ki e si ma gbadura bi o ba dabi eni pe o je alaisan a ma n pe ni ku folaye loni adide lola atun wa ni ori ibosun aisan sibe bi o ba fe je ni ti ara re da sasa oni ki a ma sona ki a si ma gbadura bi o ba je we pe awon aye ni won na agba na fun ti owo ki duro lowo re ti o si nfe yi o nfe ni yi pada rere e ma sona ki e si ma gbadura bi o ba je we pe o yagan o si nfe ki olorun ki o da o sile o nfe ki olorun ki o boju wo ki o si so di olomo oni ki e ma sona ki e si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo idanwo tabi idewo pupo ni o wa ninu aye nitori pe aye okunkun ni aye ti a n gbe aye ti esu n joba ni aye ti a wa aye ti awon emewa ati awon omo esu ti won joba ni aye ti a wa aye ti irenije ti o po si ni aye ti a wa aye ti awon aloni lowogba ti won po si ni aye ti a wa aye ti oni wahala pupo ati iponju ni aye ti a wa bi a ko ba fe bo sinu idanwo tabi sinu idewo ani lati je eni ti n gbadura o wi pe oni ki a ma sona ki a si ma gbadura ki eyin ki o ma ba bo sinu idewo looto le emi n fe igbala sugbon o sa ilera fun ara looto le emi n fe isodi mimo ati iwa bi olorun sugbon se o mo o sa ilera fun ara looto le emi n fe agbara olorun agbara lati gbadura agbara lati bori esu agbara lati le koju ija si awon omo igun re looto le emi n fe sugbon o sa ilera fun ara looto le emi n fe iwosan emi n fe ki a se aseye ati aserege ni igbesi aye wa emi nfe ni toto sugbon o se ailera fun ara bi abasi nfe ki olorun ki o boju wa ati ki awon ileri re ki o se si wa lara ohun ti an so ni we pe ani lati ru ara wa soke wo bi Isaiah ti so fun wa Isaiah ori keji le ni a dota Isaiah ori keji le ni a dota lati ese ikini ji gbe agbara re wo iwo si oni o nso fun awa ti a re wo si oni ki a jidede o nso fun awa ti awa labe agbara okunkun ti agbara okunkun rin omole oni ki a jidede o nso fun awa ti a ni lowo owo oni ki a jide ji gbe agbara re wo iwo si oni gbe aso ogo re wo iwo Jerusalem ilu mimo nitori lati igba yi lo nitori lati igba yi lo aikola ohun alaimo alaikola ohun alaimo ki o wo inu re mo ohun ti an so ni wo pe bi abale jidide ko ninu orun wa bi abale ru ara wa soke bi abale ke pe oroko olowa wi pe lati isinsin lo lati igba yi lo awon nkan ti o ti je isoro ni igbesi aye wa a ko ni re won mo ni oroko Jesu awon nkan ti o ti rin wa mole a ko ni gboro won mo ni oroko Jesu awon nkan ti o tin je gaba lori wa a ko ni gboro won mo le oroko Jesu bi abale jidide iji ododo bi abale ke pe oroko Oluwa bi abale ru ara wa soke wo ese ikeji gbon ekurukuro le ara re gbon ekurukuro le ara re dide joko iwo Jerusalem tu ota kuro tu oja kuro li orun re iwo onde omobirin Sioni a ohun ti a n so ni wo pe awon Israeli wonyi won dabi omiran ti o je wo pe won dobole won ko wa alailagbara nibi ti omiran yi ti o ti dobole be ni awon ti ko to awon ti ko lagbara to ni won gori re ni won de pelu oja tabi pelu okun o dabi eni wo pe a n segun won sugbon Isaiah n so fun wi pe ki won ki o jidide ki won ki o ru ara won soke ki won ki o ke pe oroko Oluwa ki a ba le mu awon ohun ti o wa ni igbesi aye won ti o so won di edun arinle ki a le mu nkan won yi kuro o ni ki won gbon ekuru kuro le ara won ki won ki o si dide ki won ki o tu oja kuro le orun won awon onde omobirin Sioni bi awa papa bi a ba se nkan won yi bi awa naa bi a ba le ke pe Olorun bi a ba le tu awon oja wonyi kuro lara wa ti a si jiji ododo ti a jiride ti a so fun Olorun wi pe a n fe di eni igbala a n fe di eni ti o ni isodimo eni ti o ni agbara Olorun ati eni ti aisan gbogbo ti o ti kuro ni igbesi aye re ti a ko je ki ohunkohun ki o di wa lowo ti a gbadura pelu itara ti a gbadura nipa didi ileri Olorun mu ti a mi aye ati orun pelu agbara adura wa o daju wipe awon nkan ti o nse wa lose awon nkan ti o ti wa ni igbesi aye wa sugbon ti ko te wa lorun titi di sisi yi a mo okoro ni oruko Jesu bi a ba nfe nkan wonyi ninu igbesi aye wa ani lati je eni ti o ni ongbe ongbe fun nkan ti olorun wo orin Dafidi ori keji le logoji lati ese ikini orin Dafidi ori keji le logoji lati ese ikini bi agbonrin iti mami hele si ipa odo omi be li okan mi mi hele si o olorun bi agbonrin ti ma sare ti mami hele ni wiwa ipado omi oni samu nso wi pe be li okan mi mi hele si o olorun e je wi pe an lati yi oju wa pada kuro ninu gbogbo ti o wa ninu aye an lati yi oju wa pada kuro ni loju tabi lodo awon oluran lowo ti an fe ninu aye sugbon ti ko le ran ni lowo ki a gbadura si olorun ki a ru ara wa soke ki a ke pe oroko olowa ki a di ileri olorun mu ki a gbadura ki kan si olorun oni ongbe olorun gbe okan mi bi ongbe olorun ba gbe okan re o duro lati gbadura bi o ba je elese o duro lati ko ese re sile ongbe olorun gbe okan mi ohun ti oni samu fi n so yi ni wo pe o ni ijatile ninu aye nitori wipe ko si alafeyinti kan ti o wa ninu aye ti ki yo jani tile bi a ba gbẹkẹle eran ara o daju wipe a o ni ijatile sugbon ni orin samu n so wipe ongbe olorun gbe okan mi bi o ba fe ni igbala o ye ki ongbe olorun ki o ma gbe okan re
1: tabi o ti ni igbala sugbon ori iwe pe iwa mimo isodotun ni isodi mimo ko joba ko fidi kale ni igbesi aye re o ngbe olorun gbe okan mi bi o ngbe olorun ba si ngbe okan re o joko tabi o duro ni waju oluwa o si ba olorun so asoye titi yo fi gbo ti re titi o fi gbadura agba yori si isodi mimo tabi o ti ni isodi mimo ori pe o je alai lagbara ori pe nkan keke ke ni o ma daya fo ori wi pe o le gbadura pelu ase ori wi pe ati dilere olorun mu o je on ti o die ti fun o bi o ba fe agbara olorun ni igbese aye re o ye ki o kepe olowa o ngbe olorun ngbe okan mi tabi ori pe o ti ni igbara o ti ni isodi mimo o si ti ni agbara emi olorun ni igbese aye re sugbon ati waasu ihere ni o soro fun ojojo bi o ba se nfe agbara ati waasu ihere o ye ki o kepe olowa o ngbe olorun ngbe okan mi olo ti olorun alaye nigba wo le emi o wa ti emi o se yoju ni waju olorun wo matthew ori karun ese ikefa ke ori ewe pe bi a ba fe ni iwa mimo bi a ba fe ni isodi mimo o ye ki o ngbe yi ki o joba ki o wa ni okan wa matthew ori karun ese ikefa alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe si pa ododo nitori won o yo alabokun fun ni awon ti ebi npa ati ti o ngbe ngbe awon ti won mo we pe won fe isodi mimo won fe ododo olorun lati wa ninu iwa won lati wa ninu okan won lati wa ninu igbese aye won won fe aworan jesu christi lati wa ninu okan won won fe lati ni emi okan ati ohun gbogbo ti o wa gege bi iwa bi olorun ninu jesu christi won fe nkan won yi ni igbese aye won bi a ba nferu nkan be isodi mo ki se ohun ti a ba pade loju ona isodi mo ki se ohun ti a ba pade ni ibodo oko isodi mo ki se ohun ti a ba pade ni bi oja isodi mo je ohun ti a ba pade ni ile olorun nigba ti a ba ni ohun gbe nigba ti ebi ba pa wa si pa ododo ti ohun gbe ngbe wa si pa ododo nigba yi ni a o fi iwa mimo ati okan funfun nigba yi ni a o fi ko wa ni ese ikejo alabokun fun le awon ti awon oninu funfun nitori won o ri olorun bi a ba nfe awon ibukun wonyi ani lati ni ongbe ninu okan wa ani lati ru ara wa soke lati le di ileri olorun mu lati gbadura titi a o fi gbadura agbayori ninu johanu ori keje ese iketadinlogoji lojo ikehin ti se ojo ajo nla jesu duro o si kigbe wipe bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu iye anipekun ki se fun awon onilowowo iye anipekun ki se fun awon ko gbona ko tutu iye anipekun ki se fun awon alaile igbadura iye anipekun ki se awon ti won ko le boluwa duro lati gbadura si olorun titi a o fi da won adura won oni bi ongbe ba ngbe enikeni ongbe igbala ongbe iye anipekun ongbe wipe ki a dari ese re ji o ki o le ni alaafia pelu olorun ongbe wipe ki a koruko re ni iwe iye lorun ongbe wipe ki a so di omo olorun ki emi olorun ki o ma ba o jeri wipe o ti di omo olorun bi orugbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu tabi ongbe iwa mimo ongbe isodi mimo ongbe okan funfun ni ongbe o bi ongbe ba ngbe enikeni ki o to mi wa sugbon bi obe ba bi ongbe ba ngbe o ti o ko to olorun wa bi ongbe ba ngbe o ti o ba daniyan lokan re bi o ba nfe awon imuse ileri olorun lokan re sugbon ti o ko to olorun wa ti o ko gbadura ti o ko so fun olorun wipe titi olorun yo fi fi nkan won yi fun o ko ni kuro ni waju olorun ki yo le sese fun o lati le ni awon ibukun olorun won ni igbese aye re sugbon bi orogbe ba ngbe enikeni ki o to mi wa ki o si mu enikeni ti o ba gba mi gbo gege bi iwe mimo ti wi lati inu re ni odo mi iye yi o ti ma san jade wa sugbon o so yi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko ti fi emi mimo fun ni nitori ti a ko ti se jesu logo sugbon nisisin yi ati se jesu logo o si so fun wa wepe nisisin ti a ti se Jesu logo wepe bi orugbe ba ngbe enikeni o nfe igbala ni tabi o nfe iwosan tabi o nfe isodi mimo tabi o nfe agbara emi mimo tabi o nkon ti o je aini re o nfe ki a mu awon aini wonyi kuro o ti ani lati se ni pe ki a ru ara wa soke ki a ke pe olorun ki a je ki iliri olorun ki o di mimu se ni igbese aye wa ranti wo pe ariwo siti ani ninu Isaiah si awon mo Israeli ni wi pe ko se eni tin ke pe oroko re ti onru ara re soke lati di omo ni asale yi bi aba fe ni ibukun olorun o ye ki a le ru ara wa soke o ye ki a le ke pe olorun o ye ki a le so fun olorun wi pe a nfe awon ibukun olorun ileri olorun ki kona bi aba ke pe olorun o daju pe yo gbo bi elese ba wa ti o nfe igbala a o gbala bi eni ti o ti ni igbala ba ti o nfe isodi mimo a o sodi mimo bi eni ti o ti ni isodi mimo ba wa si waju olorun ti o nfe agbara emi mimo ni igbesi aye re agbara ti yi ni pada agbara ti yi ede ni pada agbara ti yi iro inu wa pada agbara ti yi ailera pada si ilera ati ara dida sasa bi a ba nfe agbara emi olorun o daju pe bi a ba le ru ara wa soke bi a ba ke pe oruko olowa wi pe oju re yo mole si wa lara yo si fi awon ileri olorun ti o po yo fi won se yo mu won se ni igbese aye wa nitori be e je ki a dide ki a si so fun olorun wi pe a nfe imuse ileri re a nfe agbara re ni igbese aye wa bi o ba je elese sibe ke pe oruko olowa so fun olorun wi pe loni oru ara re soke loni o nji dide ko ninu orun ti o tin sun o si nfe ki olorun ki o gba okan re la tabi iwo ti o ti ni igbala lati ojo pepe isodi mimo nko ru ara re soke ki o so fun olorun wi pe o nfe isodi mimo tabi iwo ti o ti ni isodi mimo bawo ni agbara mimo ni igbese aye re ru ara re soke ki o si jigiri ki o jiji ododo ki o so fun olorun wi pe o nfe agbara emi mimo ni igbese aye re ji gbe agbara re wo iwo si oni bo iru kukuro le ara re dide ki iwo ki o ba le mu ileri olorun se ni igbese aye re bi o ba je ni lowowo ji dide bi o ba je ko gbona ko tutu ji dide bi o ba je ni ti o si wa ninu ese sibe ji dide ki o ronu pe wada bi o ba je ni ti ko ni itara tele tele eni ti se subu sere igbagbo ji dide ki o ke pe oruko olowa bi o ba je eni ti n foni ku fo laye tele tele ninu igbagbo ji dide ki o ke pe oruko oluwa so fun olorun wi pe o nfe ori ofe re ni igbese aye re o nfe anu re ni igbese aye re o nfe igbala olorun ni igbese aye re o nfe isodi mimo ni igbese aye re o nfe agbara emi olorun ni igbese aye re tabi iwosan o nfe iwosan ni igbese aye re tabi awon agbara okunkun ni o fi ara re se legbe so fun olorun wi pe o fe ki a tu o sile o fe ki a da oni ide o fe ki a gba o sile jidide ma se se ilowowo ma se je eni ko gbona ko tutu ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa o daju pe yo gbo bo ba le ke pe ji gbe agbara re wo iwo sioni gbe asogo re wo iwo jerusalemu nitori lati igba yi lo alaikola ati aimo alaimo ki o wo inu re mo ke pe oruko olowa iwo nfe o ko si le ni nitori aile igbadura emi nfe o se ailera fun ara nitori aile igbadura o je alaini o je alaiwa bi olorun nitori aile igbadura o je eni ti esu njoba ni idile re nitori aile igbadura o je eni ti aisan ti o fi ile re se ti o fi ara re se ibogbe nitori aile igbadura o je awon ti a nsegun re ati eni ti ko ni isegun nitori aile igbadura jidide jidide jidide ru ara re soke ke pe oruko oluwa so fun oluwa wi pe o fe yi pada ni igbesi aye re ma ma fi igba gbogbo wo lai ni igbala ma ma fi igba gbogbo wo lai ile igbadura ma ma fi igba gbogbo wo lai ni isodi mimo o fi igba gbogbo wo lai ni agbara emi olorun ni igbesi aye re jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa jidide ki o ke pe oruko oluwa ki o so fun olorun wi pe loni loni o nfe igbala ohun fe igbala ronu po ada awon ese re ki o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa awon ese re ki o kan won sile ki a ba le dariji o je wa ese re ki o kan won sile ki a ba le dariji o ki igbala ki o le wonu okan re bi o ba tin ni igbala ke pe olorun fun isori mimo bi o ba tin ni isori mimo ke pe olorun fun agbara ifikun ni agbara emi olorun bi o ba tin ni ifikun ni agbara emi olorun ke pe olorun ki o ba le fi igboya jeri oruko re ninu oko ero ninu abule ninu ileto le ayika re tabi ni bikibi ti o ngbe ke pe oruko olowa ji ki oru ara re soke ji ki oru ara re soke so fun olorun wi pe irewesi yo pora ni igbese aye re aile gbadura yo kuro ni igbese aye re ke pe oruko olowa ke pe oruko olowa ke pe oruko olowa eyi ki se akoko fun orun sisun ke pe oruko olowa eyi ki se akoko fun irewesi ke pe oruko olowa jidide ki o ke pe oruko re ru ara re soke ki leri olorun ki o ba le je ti re ki dande ki o ba le je ti re ki iwosan ki o ba le je ti re ki alaafia olorun ki o ba le je ti re ki imuni duro okun atoke wa ki o le je ti re ki ore ofe olorun ki o le je ti re jidide jidide ru ara re soke ki o kepo oruko olowa so fun olorun bi leri re mu kepo oruko olowa iwo nfe sugbon ati ni nkan wonyi ani lati gbadura o nfe igbala lati ni nkan wonyi ani lati gbadura o nfe isodi mimo isodotun lati ni nkan wonyi ani lati gbadura o nfe agbara emi olorun ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura o nfe iwosan ati idande ni igbese aye re lati ni nkan wonyi ani lati gbadura jidide ki o gbadura jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o so fun olorun ti o je aini re nipa ti emi aini re nipa ti ara aini re nipa ti ebi jidide ki o so fun olorun ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki a ba le pa agbara ota ni igbese aye re ki a ba le pa agbara ese ni igbese aye re ki a ba le da o sile ki a da o ni ide ni igbese aye re jidide ki o kepe oruko olowa jidide ki o kepe oruko olowa jidide ki oru ara re soke ki o di ileri olorun mu ki o di ileri olorun mu ki o re ofe igbala olorun anu olorun isodi mimo tooto ati agbara emi olorun ki o ba le je ti re ru ara re soke ki o kepe oruko olowa.

lábẹ́ ìfẹ́ Ọlọ́run, ó ṣáko lọ. Ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kì í gbé. Ó lọ ń gbé aṣálẹ̀, ẹni tí ó jìnà sí Ọlọ́run, ẹni tí ó ti pẹ̀yìndà, ẹni tí ó jẹ́ ọmọ onínakúnà tí Ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò ká Ọlọ́run sí, òun ni à ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà. Èyí kan náà ni Ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà, wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso, sí abẹ́ ọ̀rọ̀ òun, sí abẹ́ ìtọ́jú àti ìlànà òun, ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì, wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni a ti rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí. Bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà, a máa ń rí ìwà ọ̀tẹ̀, ìwà àìgbọràn nínú wọn. Ó jẹ́ ìwà àbínibí wọ́n gbé wá sí ayé bẹ́ẹ̀ ni. Ẹnì kọ̀ọ̀kan nínú wa ni ó yẹ kí a béèrè lọ́wọ́ Ọlọ́run fún ìrànwọ́ kí irú ìwà àìgbọràn bẹ́ẹ̀ àti ọ̀tẹ̀ kí ó lè kúrò nínú ẹ̀dá wa, nínú ọkàn wa. Ọlọ́run tí ó jẹ́ olùfẹ́, tí ó sì jẹ́ ẹni tí ó dá wa, nínú ìfẹ́ rẹ̀ tí ó ní sí wa ni ó ti ń pète àwọn rere, àwọn ohun ayérayé tí ó yẹ kí a máa gbádùn wọn, ó ń pèsè wọn fún wa. Bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣáko ní ìgbà púpọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé a ti jẹ́ aláìgbọràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, síbẹ̀ ó lọ́ra láti bínú, síbẹ̀ kò mú ìdájọ́ wá kankan. Ó ń wá wa, ó ń pè wá kí ó ba lè ṣe wá lóore, ṣùgbọ́n ó ṣe ní láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó ń tẹ̀síwájú ní ìwà ìgbàgbọ́, ìwà àìgbọràn àti ìwà ọ̀tẹ̀ wọn. Gbogbo wa ni a ti ṣáko lọ ní ìgbà kan rí. Bẹ́ẹ̀ náà ni fún àwọn ọmọ Ísíráẹ̀lì. Àwọn ọmọ Ísíráẹ̀lì wọ́n ṣọ̀tẹ̀ sí Olúwa. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti ṣe wọ́n lóore, bí ó tilẹ̀ jẹ́ wípé ó ti dáàbò bò wọ́n, ó ti pèsè fún wọn, ó ti mú wọn wá sí ilẹ̀ tí ó kún fún ọ̀rá púpọ̀, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n padà lẹ́yìn Ọlọ́run. Bákan náà ni fún gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo oore tí a ti ń rí gbà lọ́wọ́ Ọlọ́run, gbogbo àánú tí ó ti ń fi hàn fún wa, kò jẹ́ kí àwọn wọ̀nyí kí ó tẹríba. Wọ́n rò wípé ohun tí àwọn ní àti ìgbé ayé tí àwọn ń gbé ó jẹ́ nínú agbára wọn, ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti rí fún àwọn ọmọ Ísíráẹ̀lì wípé wọ́n jìyà púpọ̀, a sì sọ ìlú wọn di ahoro nítorí àwọn ìwà ọ̀tẹ̀ àti àìgbọràn wọn. Bẹ́ẹ̀ náà ló rí fún ẹlẹ́ṣẹ̀ lónìí. Bí ẹnikẹ́ni nínú wa bí a bá tẹ̀síwájú nínú ìwà àìgbọràn àti ọ̀tẹ̀, ìjìyà ni yóò gbẹ̀yìn irú ìwà bẹ́ẹ̀. Yẹ kí a wo Jeremiah orí keje. Jeremiah orí keje láti ẹsẹ̀ ìkẹtàlélógún. Ṣùgbọ́n èyí ni mo pàṣẹ fún wọn wípé gba ohùn mi gbọ́, èmi ó sì jẹ́ Ọlọ́run yín, ẹ̀yin ó sì jẹ́ ènìyàn mi, kí ẹ sì rìn ní gbogbo ọ̀nà mi, ọ̀nà tí mo ti pàṣẹ fún yín kí ó lè dára fún yín. Ẹsẹ̀ ìkẹrìnlélógún, ṣùgbọ́n wọn kò gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò tẹ etí sílẹ̀, wọ́n sì rìn ní ìmọ̀ àti agídí ọkàn búburú wọn, wọ́n sì kọ ẹ̀yìn wọn kì í ṣe ojú wọn sí mi. Níhìn-ín ni a rí tí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì lẹ́jọ́. Ìpìlẹ́jọ́ yìí kan náà ni ó dé fún ẹnì kọ̀ọ̀kan tí ó ń ṣe àìgbọràn. Ọlọ́run sọ wípé òun ti pàṣẹ fún wọn, òun ti rán àwọn wòlíì sí wọn láti sọ̀rọ̀ fún wọn àti láti fún wọn ní ìlànà àti àṣẹ òun, ṣùgbọ́n wọn kò ẹ̀yìn sí òun, wọn kò kọ ojú wọn sí òun. Èyí jẹ́ wípé wọn kò gbọ́ràn. Bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn wòlíì ni a rán sí wọn, síbẹ̀síbẹ̀ wọ́n ṣe àìgbọràn. Wo ẹsẹ̀ 24, síbẹ̀ wọn kò gbọ́ tèmi, bẹ́ẹ̀ ni wọn kò tẹ́tí wọn sílẹ̀, ṣùgbọ́n wọ́n mú ọrùn wọn le, wọ́n ṣe búburú ju àwọn bàbá wọn lọ. Bí a bá ń sọ nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì, kí a rántí wípé ọ̀rọ̀ yìí kan náà ni a kọ fún àwa náà, wípé bí àwa pàápàá bí a bá jẹ́ aláìgbọràn, bí a bá jẹ́ ọlọ̀tẹ̀.

tí a ò gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run bí ìjìyà ti dé bá àwọn ọmọ Ísíráẹ̀lì nítorí àìgbọ́ràn wọn bẹ́ẹ̀ náà ni ìjìyà yóò dé bá ẹnìkọ̀ọ̀kan wa mo ń bẹ̀bẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe wá lélé tí ọmọ kí ó jẹ́ kí a jẹ́ ẹni tí ń gbọ́ràn kí ìjìyà ti ń dé bá aláìgbọ́ràn àti ọlọ́tẹ̀ kí ó má bàa jẹ́ ìpín wa nínú Aesaya orí 95 Aesaya orí 95 ẹsẹ̀ ìkejì ní gbogbo ọjọ́ ni mo ti na ọwọ́ mi sí àwọn ọlọ́tẹ̀ ènìyàn tí rìn lé ọ̀nà tí kò dára nípa èrò ara wọn èyí ni Ọlọ́run tún sọ nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì wípé ní gbogbo ọjọ́ ni òun ti rán àwọn olùkọ́ òun rán àwọn wòlíì òun rán àwọn ajíhìnrere òun rán àwọn oníwàásù àwọn tí wọ́n ń sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run fún wọn ṣùgbọ́n wọ́n jẹ́ alágídí àti ọlọ́tẹ̀ ènìyàn ǹjẹ́ bí a bá ń sọ èyí nípa ti àwọn ọmọ Ísíráẹ̀lì ǹjẹ́ a ò lè sọ bẹ́ẹ̀ nípa rẹ nípa ẹnìkọ̀ọ̀kan wa ṣé Ọlọ́run ò ti sọ fún wa nípa àwọn oníwàásù tí ó fún wa wípé a ní láti ronúpìwàdà ẹṣẹ wa bí Ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé òun béèrè ìrònúpìwàdà lọ́wọ́ wa kí ni dé tí a rí ẹnìkọ̀ọ̀kan tí kò tí ìrònúpìwàdà bí Ọlọ́run bá ti ránṣẹ́ sí wa wípé àtúnṣe jẹ́ ohun tí ó ṣe pàtàkì a ní láti mú ọ̀nà wa tọ́ níwájú Olúwa wípé bí a bá ti rí ẹni tí a ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbà tí a bá ti wá wólẹ̀ níwájú Olúwa tí a ń sọ pé kí ó dáríji wá ní ìgbà kan náà tí a ti ń gba oore ọ̀fẹ́ yìí láti ọwọ́ Olúwa ni a ní láti lọ bá àwọn tí a ti ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a béèrè ìdáríjì lọ́wọ́ wọn bí a bá ti sọ bẹ́ẹ̀ fún wa èé ṣe tí a ò fi ṣe àtúnṣe ìgbésí ayé wa bí Ọlọ́run bá sọ fún wa wípé àwa tí a ń jalè tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe jalè mọ́ àwa tí a ń rédè òru tẹ́lẹ̀tẹ́lẹ̀ àwa tí a ń rìnrìn kùnrin tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí a má ṣe bẹ́ẹ̀ mọ́ kí ni ṣe tí a ò gbọ́ràn àwa tí Ọlọ́run ti sọ fún tí ó ti ránṣẹ́ sí wípé ìṣọ̀tá Ọlọ́run ni wípé a ń bá ayé dọ́rẹ̀ẹ́ wípé a tún lọ ń jẹbọ pẹ̀lú àwọn tí ó wà nínú ayé tàbí wípé ìṣọ̀ṣọ́ ayé ìwọṣọ ayé àti kíkun ètè kíkun ojú tí àwọn ayé máa ń ṣe ó jẹ́ ìwà àwọn tí ò lọ́lọ́run bí Jezebeli tí a rí nínú bíbélì bí Ọlọ́run bá ti kìlọ̀ fún wa bí ó bá ti ránṣẹ́ sí wa bí ó bá ti sọ fún wa irú ìrìn tí ó yẹ kí onígbàgbọ́ rìn èé ṣe tí a ò fi ṣe ohun tí Ọlọ́run ń fẹ́ èé ṣe tí a fi ń ṣe àìgbọ́ràn sí Ọlọ́run àwa tí a bá ń ṣe bẹ́ẹ̀ tí a ń ṣe àìgbọ́ràn tí a fi etí dídi tí a kọ etí dídi sí ọ̀rọ̀ Ọlọ́run ó jẹ́ wípé a dàbí àwọn ọlọ̀tẹ̀ ilé Ísíráẹ̀lì ó ṣeéṣe kí a rí àwọn ọmọ Ísíráẹ̀lì kí ó máa sọ wípé ọ̀nà tí àwọn wòlíì wọn àwọn ìránṣẹ́ tí Ọlọ́run rán sí wọn ọ̀nà tí wọ́n fi gbé nǹkan wọ̀nyí kalẹ̀ ní òye wọn dáradára tàbí wípé wọn ò gbé kalẹ̀ pẹ̀lú ìfẹ́ nítorí a máa ń rí wípé ẹ̀sùn yìí kan náà ni àwọn ẹlòmíràn wọ́n máa fi ń sun àwọn oníwàásù wa lónìí wọ́n á sọ wípé àwọn oníwàásù wa ò nífẹ̀ẹ́ ni wípé bí wọ́n jẹ́ pé wọ́n ní ìfẹ́ tí wọ́n fi ìfẹ́ hàn fún àwọn àwọn ìbáṣe ìfẹ́ Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ó ran Jésù Kristì ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo ó ran sí àwọn ọmọ Ísíráẹ̀lì ǹjẹ́ o mọ̀ wípé ìfẹ́ pípé ni Jésù ni ó fi ṣe ohun gbogbo tí ó ṣe ni ó fi sọ ohun gbogbo tí ó sọ bí ó tilẹ̀ jẹ́ wípé ẹni tí ó ní ìfẹ́ ré kọjá ni Jésù Kristì tó ń gbàdúrà fún wọn tó ń ṣe iṣẹ́ ìyanu láàrin wọn tó ń wo àwọn aláìsàn láàrin wọn tó ń wò wọ́n sàn tó sì ń sọ ìfẹ́ Ọlọ́run tó ń sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì bí ó tilẹ̀ jẹ́ wípé onífẹ́ ni Jésù Kristì ìfẹ́ tí Jésù Kristì tó fi hàn wọ́n yìí kò mú ọ̀tẹ̀ àti àìgbọ́ràn kúrò nínú ọkàn wọn àwọn ẹlòmíràn tí wọ́n fi ẹ̀sùn kàn wá wípé a ò nífẹ̀ẹ́ wípé èyí ni wọn ò fi ṣe ìfẹ́ Ọlọ́run wọ́n sọ wípé àwọn adarí tí a ṣẹ̀ṣẹ̀ fi sí orí ẹkùn àwọn ni ò sọ fún wọn dáradára èyí tí olùṣọ́ àgùntàn ń sọ fún ọ ńkọ́ èyí tí ẹ̀mí Ọlọ́run fún ara rẹ̀ tí ó ń sọ fún ọ ńkọ́ gbà tí ó ń ka bíbélì tí ẹ̀mí Ọlọ́run tó ń sọ fún ọ tó ń júwe nǹkan fún ọ pé kí èyí kúrò nígbèsè ayé rẹ kí èyí kúrò nígbèsè ayé rẹ ṣé ẹ̀mí Ọlọ́run tó ń sọ fún ọ ṣé kò ní ìfẹ́ tó ní àwa wí ni nǹkan wọ̀nyí jẹ́ kí a wo ìwé Matthew ìrìnrìn ti Matthew orí 43 ẹsẹ 37 Jerusalemu Jerusalemu ìwọ tí ó pa àwọn wòlíì
ti o se so okota lu awon ti aran si opa igba melo li emi nfe radobo awon omo re bi agbebo adiye ti radobo awon omo re labe apa re sugbon eyin ko fe sawo afi ile yin sile fun yin le ahoro Jesu Kristi ni o soro yi se ori wo pe bi Jesu Kristi ti le je eni ti o ni ife sibe awon wonyi ko gba Jesu o ni o to awon ti re wa sugbon awon ti re ko si gba sugbon iye awon ti o gba awon ni o fi agbara fun lati di omo Olorun oro yi kan na ni Olorun tun ran si wa we pe ki a ma se bi awon olote ara ile Israeli bi won ti se we pe ki a gboran si Olowa ki a jowo ife wa ero wa ona wa ki a jowo ohun gbogbo fun Olorun ki a so fun Olorun wi pe ife ti re ni a o se sugbon ki a to le se ife Olorun ani lati ni iyipada okan nitori ko si ni agbara eda kan lati le se ife Olorun bi ki ba se wi pe iru eniyan be o ni iyipada okan o ni ore ofe lati odo Olorun wa ninu Romu ori kejo ese ikeje ati ese ikejo ni a tin ka Romu ori kejo lati ese ikeje nitori ero ti ara otani si Olorun nitori ki teriba fun ofin Olorun on ko ti le le se be ni awon ti o wa ninu ara ko le wo Olorun eyi nso nipa awon ti ko ti ni igbala we pe awon ti o wa ninu ara awon ti o nse ife inu ara won awon ti o wa ninu ese abinibi sibe ti ese abinibi yi ti o si nso eso ni igbese aye won eso ote ati eso aigboran won ko le wo Olowa nitori be ki a to le di eni ti o wo Olowa ki a to le di eni ti gboran si Olowa ani lati jewo ese wa ki a ko sile ani lati toro idariji ki a gba idariji lati odo Olowa ani lati ni igbagbo ninu Jesu Kristi eni ti o ku fun wa lati ko ese ara aye lo nigba ti a ba se be ni a ri we pe lese kese ni Olorun yo ma pe wa si ijowo ara eni ati igboran e lo mu wa lo si ikoko keji ipe Olorun si igboran ati ijowo ara eni e je wi pe bi o ba ti di omo Olorun Olorun pe eni kokan wa wi pe o ye ki a wa sinu igboran ki a si jowo ara wa fun Olorun lai jiyan lai ma so fun Olorun wi pe a o le se yi tabi a o le se yi ni Olorun pe o si igboran ati ijowo ara re ye ki a wo Matthew ori kokanla ese ikeji din logbon ati ikokan din logbon e wa sodo mi gbogbo eyin tin sise ti a se di ero wo wole lori emi o se fi simi fun yin ipe ti akajade yi o pin si ona meji la koko Jesu Kristi npe gbogbo elese ti a di ero wo le lori gbogbo elese tin se aisimi ti se laala ti nsise sugbon ti a so fun wi pe ise ara wa ododo ara eni wi pe ko le igba wala nitori be Jesu Kristi o npe gbogbo okan asako o npe gbogbo okan elese o npe gbogbo awon ti o ti ko eyin si ihin rere awon ti won ti je ota Olorun o ni e wa sodo mi gbogbo eyin ti nsise sugbon ti o je wi pe ise ti en se ko le fun yin ni igbala ise ododo ara wa ko le fun ni idalare ni waju Olowa ati eyin ti a di eru wuwo le lori nitori ese ma nfa ibanuje o ma nfa laala o ma nfa ijeni niya ati iponi loju lati odo esu o ni awa ti a di eru wuwo le lori o ni ke a wa sodo nki on ki o ba le fun wa ni isimi e wa sodo Jesu Kristi gbogbo awon ti ko ti imo Jesu gbogbo awon ti ko ti iba Jesu pade awon ti ko ti igba Jesu Kristi gbo loni o npe o bi o ba fe gboran o n to ni lati se ni wepe ki o wa wole lese Jesu wepe o fe je ti Olorun wepe o fe wa ni eni ti o ni ore ofe pelu Olorun o si ni ore ofe lati se igboran si ohun gbogbo ti o n so fun wa sugbon mo so wepe o pin si meji nihin bakan na Olorun tun ba Jesu n ba awon onigbagbo soro bi o ba wo ki a fi iye ki a fi iye denu ki a wo Jesu Kristi
kia farabale daadara, kia wo Jesu Christi, kia wo wipe owa ni aani gbongbon ife olorun. Oda bi eni ti owa ni ibi ti o jina rere, bi o ti le je wipe awa pa gege bi omo olorun, ati wa sinu ijoba olorun, shugbon a o si ninu ogangan ife olorun. Ohun gbogbo ti Olorun fe ki a se ni pipe ni kikun gbogbo re kon ni a tin se sugbon Jesu Christi o je eni ti o se ife Olorun ni pipe ati ni kikun o wa ni ogangan ife Olorun nibi ti Jesu Christi wa yi lo wa tin pe eni kokan wa ti a je onigbagbo wi pe ki a wa si odo ohun ki a wa paapa ki a fihan wi pe a fe wa ni ogangan ife Olorun ni ese ikokandinlogbon ni wa ti se afikun fun awe pe egba ajaga mi si orun yin ki ese ma ko eko lodo mi nitori oninu tutu ati onirele okan le mi eyin o si ri isin mi fun okan yin oni egba ajaga mi si orun yin awa ti o je we pe adagba ni ileto tabi ni abule o ye ki a le mo ohun ti a n pe ni ajaga bi a ba ni eran osin ti a ko fe ki eran osin ki o ma jade kaakiri lati lo je ounje ninu oko elomiran ki won ba ma lu eran osin yi pa mo wa lowo ohun ti won ma n se ni abule ni we pe won o so ajaga mo eran yi lorun bi eran yi ba ti fe wo ogba elomiran ajaga ti o wa ninu lorun re ko ni je ki o le wole ohun ti Jesu Kristi n sọ fun wa ni wo pe a ni ni ajaga yi ni ọrun wa ki a ma ba le lọ sinu aye mọ ki a ma ba le se ohun ti awọn yoko ti won wa ninu aye ti won se o ni egba ajaga mi si ọrun yin bi a ba ti gba ajaga Olorun ajaga Jesu si ọrun wa a ko ni le lọ si ile ijo ti awọn aye mọ a ko ni le lọ si ibi imoti won a ko ni le se ti ikobirin jọ ati iborisa ati wi pe won tun lo eyan tun lo n gbegun onigbagbo ki yo le se iru nkan be ni tori wepe a nko eko lodo re oni oninu tutu ati onirele okan li emi oninu tutu onirele okan bi a ba di omo olorun a ki le jamo eni to je sose tele tele bi a ba ti di omo olorun a ki le sose mo a ki le muti mo a ki le jale mo se awa na mo wepe opolopo ninu wa tele tele ni o je pe bi a o ri ija a o da ija sile sugbon gba ti a ba ti di omo olorun ife olorun ni pe ki a je oninu tutu ati onirele bi enikan ba si ti se o se o mo tele tele bi ki a to di onigbagbo a ki fe dari je enikeni a o so wi pe titi a o fi ku ko se en ti o le pari ija laarin awa ati lagbaja oni sugbon ki a farabale ki a jowo ara wa fun ife olorun a wa eni ti o je eleran ara o ma n fe lati gbeja ara re o ma n fe lati gbesan o ma n fe lati so pe lagbaja o so okolumi emiran lati so okuta si ipada o nigba ti a ti di omo olorun nisinsin a o le se be mo eyi ni wo pe ki a fi oro wa ki a fi le olorun lowo ki a je ki o je wipe olorun ni yo gbeja wa ki o ma je wipe awa la tun ja lati gbeja ara wa eyi ni omo olorun ki se lo sile ejo eyi ni omo olorun ki se ko iyawo re sile eni omo olorun ki se so wipe omo yi o je omo ipanle ninu ile nitori be mu lati fi han mu lati je ni yadada kin ti mota omo olorun ki se ru nkan be ife ni a fi n ba eniyan lo so mo wipe olorun fe wa ife ti olorun ti fi han fun wa oni o ye ki a fi han fun awon elomiran o jacobo ori kerin jacobo ori kerin lati ese ikeje nitori na eteriba fun olorun eko juja si esu ohun o se sa kuro lodo yin nkan meji ni an so nihin ikini eteriba fun olorun ikeji eko juja si esu bi ki ba se we pe agbe isise kini ki yo sese lati gbe isise keji bi ki ba se we pe ateriba fun olorun ki yo le sese fun wa lati ko juja si esu eni opolopo ni won ofin ni isegun ni igbese aye won won o le segun ese won o le segun arun won o le segun esu won o le koju ija si esu nitori wipe wo teriba fun olorun won sa oro olorun ti nigbati olorun so fun a wipe enikan ti o se oni wipe ki o dariji bo ba teriba fun olorun o so wipe olorun
ni toto ni nkan yi dun mi sugbon nitori ti re mo dari je ni yi se awa ti awa lati ile yoruba amo we pe bi ija ba wa laarin oko ati aya bi baba ti o dagbaju ninu agbole bi o ba pe oko yi ati iyawo re ohun ti won ma nso ni we pe bi won ba ro ejo sile oko arojo iyawo na arojo bi iyawo bi o ba fe soro nigba ti oko nsoro baba ya so pe pa inu re mo ni baba ti o dagba to hiwu lori bo ba ti le so pe pa inu re mo je ni iyawo lo ma dake awa ti a le bowo fun awon agbalagba be ni idile wa a o se le bowo fun olorun bi o ba je ni to ma nsoro popo pelu oko re to je wipe eyi ni o ma nfa ede ayede laarin wa ti oko re sugbon ti olorun so wipe gbeje dake panumo awa ti a gboran si awon eniyan lasan bi ti wa to hewu lori kini de ti a o le gboran si olorun lenu tabi bi won ba rojo sile bi oko yi ba so wipe ko si sise ko sa ise obirin lati oni lati lo ni ti obirin yi kunle ti o so pe rara o fa kikori wipe ohun o gbe ebe bi baba yi ba so wipe omokunrin dariji iyawo re mu iyawo re pada lo sile nitori baba ti so be awon ti o si wa ni ile o so pe ah o gbodo koro si baba lenu o gbodo koro si baba lenu baba ti ko dariji iyawo re o a ma ri wepe iru eniyan be aso bi o ba je ti baba ni ba dile e jade nitori sugbon nitori ti baba ma dariji e baba wa ti nbe lorun ko to ko sile gadagba gadagba to fi ye wa daadara wepe a o gbodo ko yawo wa sile iwo to ngboran si baba to wa ninu aye lenu o le gboran si baba wa ti nbe le orun lenu o le so wepe ese ti yawo se mi o dun mi re koja sugbon nitori pe baba wa ti nbe le orun o ti ni kin dariji o ti ni kin gboju fun awon nkan won da nitori be won o dariji e je wipe ajowo ara wa fun olorun wipe ohun to ba fe la o se ibi to ba fe la o lo e to ba fe la o so eyi ni pe a n gboran a ki se olote ni waju olowa nitori be o ye ki a le gboran si olowa o ni ki a teriba fun olorun ki a si koju ija si esu wipe yo sa fun wa gbogbo awon eko oro olorun ti o ti n ko wa Olorun fe ki a teriba. Olorun fe ki a gboran. O si n pe wa loni lekan si wepe ki a teriba. Ki a gboran. Je ki a dide duro. Ki a ba Olorun soro. Ki a so fun wepe bi ohun to nso bo ti le soro fun wa. Bi ohun to nso bi o ti le ye wa popo popo. Sugbon nigba ti a ti mo wepe oro Olorun ni wepe a o se. Eyi ni wepe a n teriba fun Olorun. Ba Olorun soro. Yo fun olore ofe lati je eni ti n gboran. Ma se je alagidi omo ni waju Olowa ma se je eni ti ko eti ikun si oro Olorun so fun Olorun wi pe o gboran wi pe ohun gbogbo ti Olorun so fun o wi pe o teriba o jowo ara re o se ife Olorun Olorun yo si fun olore ofe lati se ife re ni pepe ati ni kikun

Thank you.

kún àti ìpáyín kéke ayérayé tí ó wà èyí ni jésù fún ààrẹ olùgbàlà wa ni ó fi sọ pé bí iṣẹ ìgbàlà tí ó ń ṣe bí kò bá ní jẹ asán lórí ẹnì kọọkan wa a ní láti múra sílẹ a ní láti ṣọra wa kí a má jẹ kí ẹmí ìpadà sẹyìn tí ó ń bá àwọn kan lọjọ òní kí ó má dé bá ẹnì kan nínú wa nínú ebéèrò orí kẹwàá ẹsẹ ìkọkànlélọgbọn ó ní ohun ẹrù ni láti ṣubú sí ọwọ́ ọlọ́run alààyè nítorí ọlọ́run wa iná àjonirun ni ǹjẹ́ nígbà náà bí ó bá rí bẹ́ẹ̀ kí ni ohun tí ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó ṣe lákọ̀ọ́kọ́ fún àwọn tí kò tíì ní ìgbàlà fún àwọn tí wọ́n ti gbọ́ ṣùgbọ́n tí wọn ò tíì gbà fún àwọn tí wọ́n ti mọ̀ wípé a ní láti ronú pọ̀ àdà ẹ̀ṣẹ̀ wa tí wọn kò sì tíì ronú pọ̀ àdà ẹ̀ṣẹ̀ wọn kí ni ọlọ́run ń béèrè lọ́wọ́ wọn tí ó yẹ kí wọn kí ó ṣe ní kíákíá láì falẹ̀ láì jáfara láì dágun lámọ́ wípé kò séyìí tó kàn mí nítorí wípé ọjọ́ ìdájọ́ ń bọ̀ Isaiah 45:1 ẹsẹ̀ ìkẹfà àti ẹsẹ̀ ìkeje ẹwà olúwa nígbà tí ẹ lè rí ẹ pè é nígbà tí ó wà nítòsí ó ní nísinsìnyí tí a ní àǹfààní nísinsìnyí tí a ń gbọ́ ìpè nísinsìnyí tí ẹ̀kọ́ ẹ̀yìn rere tí ó tún jáde tí a ń gbọ́ wípé ó yẹ kí a ronú pọ̀ àdà ó yẹ kí a gba ọlọ́run gbọ́ ó yẹ kí a jẹ́ ti ọlọ́run ó ní kí a wá olúwa nígbà tí a lè rí i nígbà tí ó wà nítòsí báwo ni a ṣe ń wá olúwa bí o bá fẹ́ ní ìgbàlà ẹsẹ̀ ìkeje jẹ́ kí ènìyàn búburú kọ ọ̀nà rẹ̀ sílẹ̀ kí ẹlẹ́ṣẹ̀ sì kọ ìrònú rẹ̀ sílẹ̀ sì jẹ́ kí ó yí padà sí olúwa òun ó sì ṣàánú fún un àti sí ọlọ́run wa òun ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀ bí ó bá jẹ́ wípé ò fẹ́ bá Jésù pàdé ò fẹ́ láti bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ìdájọ́ tó ń bọ̀ ohun tí a ń sọ ni wípé o ní láti fi ọkàn rẹ fún ọlọ́run o ní láti ronú pọ̀ àdà láti gba Jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ ǹjẹ́ bí ó bá jẹ́ wípé o ti ronú pọ̀ àdà o jẹ́ ti ọlọ́run nísinsìnyí a ti gba ọkàn rẹ là a ti tún òbí kí ni ohun tí ọlọ́run retí lọ́wọ́ rẹ kí o bá lè jogún iyè àìnípẹkun nínú ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún ìwé òwe orí kẹrin ẹsẹ ìkejìdínlógún ṣùgbọ́n ipa ọ̀nà àwọn olóòótọ́ dàbí títan ìmọ́lẹ̀ tí ó ń tàn síwájú àti síwájú títí dé ọ̀sán gangan ó ń sọ fún wa wípé bí o bá ti ní ìgbàlà kí o tẹ̀síwájú bí o bá ti ní ìsọ̀rí mímọ́ yẹ kí a tẹ̀síwájú bí a bá ti fi ẹ̀mí mímọ́ ọlọ́run kún ọ yẹ kí a tẹ̀síwájú bí o bá jẹ́ ti ọlọ́run tí ẹ rí ẹ̀mí ọlọ́run tó ń jẹ ọlọ́kàn wípé o jẹ́ ti ọlọ́run nítòótọ́ orúkọ rẹ wà nínú ìwé ìyè lọ́run ó ní ìtẹ̀síwájú ni ó yẹ kí o jẹ́ ohun tí ó farahàn nínú ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa nínú Jóòbù 17:17 ẹsẹ ìkẹsànán ni a tún ti ń sọ fún wa ohun tí ó yẹ kó jẹ ìpinnu ìlépa àwọn ènìyàn mímọ àwọn tí wọn jẹ ti ọlọrun Jóòbù 17:17 ẹsẹ ìkẹsànán olódodo pẹlú yóò di ọnà rẹ mú àti ọlọwọ mímọ yóò máa lera síwájú èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ bójú ẹ̀yìn ohun tí a ní ni kí a dì í mú ṣinṣin ìgbàlà tí ó wà lọ́wọ́ wa kí a dì í mú ṣinṣin ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tí a fi ń kọ́ wa lójoojúmọ́ nígbà tí a wá sí yìí kí a dì í mú ṣinṣin ìwà mímọ́ tí jésù fún ara rẹ̀ tí ó ti fún wa lákòókò tí ó sọ wa di mímọ́ ó ní kí a dì í mú ṣinṣin kí ẹnikẹ́ni kí ó má bàa gba nǹkan wọ̀nyí lọ́wọ́ wa nínú orin Dáfídì 92:112 1:1 orin Dáfídì 92 ni a ń kà á ní ẹsẹ ìkeje ó ní kì yóò bẹ̀rù ìhìn búburú aya rẹ ti mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí jẹ́ wípé a kò gbọ́dọ̀ jẹ́ ṣekúṣẹyẹ a ní láti di ọ̀nà kan yìí ọ̀nà ìgbàlà ọ̀nà ìhìnrere ọ̀nà ìwà mímọ́ a ní láti dì í mú ó ní aya rẹ̀ tàbí ọkàn rẹ̀ mú ọ̀nà kan ó gbẹ́kẹ̀lé olúwa èyí ni ohun tí a ní láti ṣe bí a bá fẹ́ dé ìjọba ọ̀run bí a kò bá fẹ́ dàbí aya lọ́ọ̀tì tí ó bojú wẹ̀yìn sí tí ó sì di ọ̀wọ́n iyọ̀ tí ó ní ìdájọ́ ọlọ́run
ti o deba nitori ife aye nitori a ti so fun wa we pe eni ti o ba fe aye dandan ni yo ba aye koja lo ninu Filipi ori keta Filipi ori keta ese iketa la ara emi ko kan ara mi si eni ti owo re ti te na sugbon ohun kan yi le mi se emi gbagbe awon nkan ti o wa lehin mo si naga wo awon nkan ti o wa ni isaju emi nlepa ati de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Jesu Christi eyi so fun a wi pe Paul apostle ni toto oni igbala oni sugbon emi ko kara mi si eni ti owo re ti te na emi nanga emi nlepa emi tesiwaju ni igba gbogbo ni toto ni oni isori imo ati agbara emi olorun o si se ise opolopo gege bi apostle ni ijoba olorun o je ki opolopo wa si ijoba olorun ti won ni igbala oni sugbon leyin ti ohun ti se awon nkan wonyi leyin ti ohun ti ni awon iriri onigbagbo emi ko kara mi si eni ti owo re ti te na sugbon ohun kan soso li emi nlepa ohun kan soso li emi se emi gbagbe awon nkan ti o wa leyin nitori pe iba se ise re ti a ti se iba se awon ese ti a ti da ti o ti koja lo ti olorun ti dariji wa o ni ki a gbagbe awon nkan ti o wa leyin ki a si ma noga ki a ma lepa ki a ma tesiwaju lati wo eyi ti o wa niwaju emi nlepa lati de opin ire ije ibere ki se onise eni ti o ba fori ti titi de opin ohun la ogbala nitori be ni apostle se so fun a wi pe emi nlepa o emi si n tesiwaju lati le de opin ire ije ni fun ere ipe giga olorun ninu Christi Jesu ati ri ohun ti o sele si aya Lord o sese ki o ro wi pe nigba ti ohun ti je ibatan Abraham o sese ki o ro wi pe nigba ti olorun ti ye awon si to be ti o ran awon angeli meji si ile won o sese ki o ro wi pe nigba ti awon angeli ti je ounje ti o fi owo ohun se tabi ko ma ro wi pe awon angeli won sese iyanu ninu ile wa tabi wi pe ki o ma ro pe a se pataki to be ti awon angeli ti won le wa lowo mu ti olorun saanu fun wa ti o sun mo wa to be wi pe ko sewo bi ohun ti le pada seyin tabi ohun ti le boju weyin awon fani ti a ti fun ohun ko le je ki idajo ki o de ba ohun a ma so fun ninu ede Yoruba we pe aroba fin loba ipa nitori be bi o ba je eni chiki nani eni to ro we pe a ti n wa si dipa eni to ro we pe anka bibeli eni to ro pe ajo lo si ago ni isi ipago tabi mo je osise tabi mo wan je fun nbe tabi mo n toju eleyi mo n toju eyi ni ranti wi pe bi o se sele si aya loti be ni o sele se ni ti o ma jafara eni ti o ba dagun lati o ro wi pe idajo ko le de nitori be je ki a ronu po ada ki o to pe ju ma se je ki oro ati ikilo olorun ki o di arifin tabi arisa fun enikeni ninu wa ki enikeni ninu wa ki o ma se dagun la o ye ki a tara sasa ki a fi ronu po ada ki a fi ja ese wa sona bi atunse ba wa niwaju wa ki a tun gbogbo ona wa se ki agba Jesu Christi gbo ki agba gege bi olugbala ki agba gege bi olowosan ki agba gege bi eni tin so ni di mimo ki agba gege bi ohun gbogbo ki o si ma joba lori ite okan wa ki a si mo wi pe a n gbe igbesi aye otun bi o tin ji lororo lo ma gbadura se olorun pe iba se oni tabi ola nigba ku gba ti Jesu ibade olorun je ki mura sile ki ma ko ma je wo pe ohun to sele si aya Lord yo sele si mi nje mo n gbadura we pe ojo ti pe yo ba dun we pe o gbo loruko Jesu ati we pe o pelu awon ayanfe ta o palarada awon ti o ba Jesu goke lo si orun bi o ba fe ki adanu ayeraye ki o de ba aya Lord ki o de ba o ye ki o dide o ye ki o gbadura ki o gbagbe awon nkan to ti koja mo ti se ti bi mo ti tun mo ti lo si ipago mo ti je ounje ale Oluwa ati ri mi bo mi ati se ti bi fun mi ati se tun mo je osise je ki a gbagbe ohun ti o ti koja ki a ma ke pe Oluwa ki a ma so fun Oluwa wipe a o ba a o fe ba aye pare
Our fe ba ye kojalo, our fe fe a ye, tabi fe ku fe cho wani no a ye, tabi a won cho wani no a ye, our fe ki oro wa, ki o da bi oro a ya lochi, ni toto, o jade kro ni sodomu, o ngomora shugmanko de o rioke, ti a sofun wakwe ki wakki o lo, ko de ile, liri nisisin, yo wani onwa apadi, onjoro, onje iya, ashishe, iya, aiboro, iya, aikanisi, iya, aika oro olorun si, onjiya lowo lowo nisisiyi kepe lowa wepe ki oro tire ki o ma se ri be ki o gba olorun gbo ki o je ti olorun ki o je ni ti a ti fi eje jesu we ki o ni igbala tooto ki o si je omo olorun tooto ki a le koruko re sinu iwe iye bi o ba je ni ti a ti gbala eni ti a ti koruko re sinu iwe iye oni ki o di ona otito mo sese ki o ma je ki esu tabi awon emi tabi awon emesun tabi idanwo tabi isoro tabi wahala ti o wa ninu aye ki o gba igbala kuro lowo re oni ki a tesiwaju oni ki a ma le pa nso oni ki a ma boju weyin oni ki a di ohun ti a ni ki a di musisin ki enikeni ki o ma ba gba ade wa ki o ma si gba ijoba olorun tabi igbala kuro lowo wa gbadura ki o so fun olorun wi pe oni pada seyin oni baye lo oni baye re a oni pa ore mo aye lara oni oni gba idajo to nbo lori sodomu ongomora o je omo olorun ni toto titi di ojo ikeyin gbadura.

kò jẹ́ bí ọmọ ọlọ́run tí ó dàbí áńgẹ́lì nínú ilé ìsìn ṣùgbọ́n tí ó burú ju èṣù lọ tí ó gbóná nínú ilé ṣe irú ẹni bẹ́ẹ̀ ni a ń sọ wípé ìbùkún yóò wà fún rárá o ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ àti tí kò jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn àwọn wọ̀nyí ni a ń pè ní ẹni ìbùkún jẹ́ kí a fara balẹ̀ kí a wo ohun tí ọ̀rọ̀ yìí ń sọ ó sọ fún wa wípé ìbùkún ò jìnà sí wa ṣùgbọ́n bí ìbùkún yìí yóò bá wá sí ìgbésí ayé wa sí ọkàn wa sí ara wa sí àwọn ọmọ wa àti sí ìdílé wa wípé o ní ohun tí a ní láti ṣe ó ní àwọn ohun àmúyẹ tí ọlọ́run ń béèrè lọ́wọ́ wa ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn ní ìmọ̀ àwọn ènìyàn búburú ohun tí a máa ń rí ni wípé bí ó bá di àṣálẹ́ àwọn ènìyàn tí wọ́n ń gbé ojú ilé kan náà wọ́n á gbé ìjókòó síta àwọn obìnrin wọ́n á máa jọ sọ̀rọ̀ àwọn ọkùnrin wọ́n á máa sọ̀rọ̀ èyí tí a máa ń rí ni pé bí ọkùnrin bí ọkọ bá lọ síbi iṣẹ́ àwọn obìnrin tí ó kù ní ilé ó ṣeéṣe nílé ìdáná ó sì ṣeéṣe bí iṣẹ́ ò bá sí lọ́wọ́ wọn wọ́n á jókòó wọ́n á bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ wọ́n á máa fún ara wọn ní ìmọ̀ràn wọ́n á máa sọ ti ọkọ tí ó ti lọ síbi iṣẹ́ wọ́n á máa sọ ti ìyá ọkọ àti bàbá ọkọ àwọn tí wọ́n sì ń bá sọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ẹlẹ́ṣẹ̀ wọ́n á máa sọ fún wọn wípé ìwọ ló ń gbàgbà kó gbà fọkùnrin yìí ọjọ́ kan tó bá ti bójú fún ọjọ́ kan tó bá ti sọ fún pé ẹnikẹ́ni ò lè ṣe bó ṣe ń ṣe pẹ̀lú ẹ wípé tó bá ti ṣe bẹ́ẹ̀ ọjọ́ kan ni ìbẹ̀rù tó ní fún ọkọ ẹ ọjọ́ kan ló máa kásẹ̀ kúrò nílẹ̀ wọ́n á sọ pé mo ṣe ṣe nìyẹn ọkọ mi tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó gbóná ju nǹkan míì lọ ìgbà tí mo ti bójú fún tí mo ti sọ fún pé tó bá tún ṣe bẹ́ẹ̀ wípé èmi pàápàá máa di ọkùnrin mọ́ ẹ lọ́wọ́ nísìnyí ó mọ̀ wọ́n ara ẹ o wà ní ẹ̀ẹ́n àbí bẹ́ẹ̀ ni ìwọ tó sọ pé o jẹ́ onígbàgbọ́ o fẹ́ tẹ̀lé ìmọ̀ àwọn ènìyàn búburú àwa tí a jẹ́ ọkùnrin ṣé o mọ̀ ní ọjọ́ ìsinmi bí a bá ti àwọn anglican àwọn methodist àti àwọn sẹ̀lẹ̀ oníkálukú tán bá ti ti ilé ìsìn wọn dé bí ìwọ náà bí o bá ti ti ilé ìsìn dé wọn á gbé àga ìjókòó wọn á gbé jáde wọn á gbé ayò wọn á gbé sílẹ̀ ibi tí a ti ń tayò bí ẹni méjì bá ń tayò àwọn mẹ́ta mẹ́rin tí ayò ò tí kàn àwọn ajókòó síbẹ̀ wọn á máa ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ náà máa ti máa ẹ̀mú àtún wà àti ẹ̀mú mímu ìyẹn wà lọ́tọ̀ ọ̀rọ̀ sísọ ọ̀rọ̀ tí kò dára ìmọ̀ràn tí kò dára ìdí ayò ni àwọn ìmọ̀ràn yìí náà ti ń jáde ó ṣeéṣe ẹlòmíràn ìdí lúdò ló máa jókòó sí lọ́jọ́ ìsinmi fún wákàtí mẹ́rin márùn-ún kò mọ̀ wípé à ń ka bíbélì kò mọ̀ wípé à ń gbàdúrà kò mọ̀ wípé à ń jáde lọ láti lè lọ ṣe iṣẹ́ ìjèrè ọkàn ìdí lúdò ìdí ayò ló máa jókòó sí ibẹ̀ ni oníkálukú ló máa ti máa sọ tinú rẹ̀ jáde ni wọ́n ti máa fún ara wọn ní ìmọ̀ràn tí kò dára ó ní bí o bá fẹ́ ìbùkún nínú ọdún tuntun yìí ó ní ìbùkún ni fún ọkùnrin náà tí kò rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ àìsàn díẹ̀ ni ó dé sí àgọ́ ara wọn ni alábàágbé ẹnìkan ló máa lọ gbé ìgò kan jáde a ní òun ní ẹ̀rọ a ní òun ní nǹkan ó ní pé òun bá ti fi pa é lórí òun fi pa é lára pé ó parí nìyẹn ó sùn bí ọmọ tuntun ni ìwọ tí ó jẹ́ onígbàgbọ́ ó tún ṣe ń gba ìgò òróró tàbí ìgò rí lọ́wọ́ ẹnikẹ́ni ò sọ fún wọn wípé orúkọ jésù ó ti tó fún ọ bí a bá ń fẹ́ ìbùkún ó ní a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ṣeéṣe kí ó jẹ́ pé wàhálà ló ní níbi iṣẹ́ ó ṣeéṣe kí ó jẹ́ wípé bóyá ó ní ẹjọ́ ní ilé ní kóòtù ni àwọn ẹlòmíràn sọ pé bí mo bá mú ẹ lọ sọ́dọ̀ wòlíì lágbájá kì í bá tì ní kò kúkú ní ṣoògùn omi náà ló máa gbàdúrà sí bó bá sì ti mú omi náà ló ń fomi náà wẹ̀ ẹni tó bá ń rí ọ a máa rẹ́rìn sí ọ ni àwọn tó bá ní nkankan nú sí ọ bó bá ti fomi àdúrà wẹ̀ ó ti parí nìyẹn o mọ̀ wípé wọ́n fẹ́ gba agbára ẹ̀jẹ̀ jésù kristi lọ́wọ́ rẹ nígbà tí wọ́n bá ti gbé omi ìgò àbí omi garawa fún ọ ó ní torí bẹ́ẹ̀ ká ṣọ́ra o ọdún tuntun la wà yìí o wípé kí a mọ̀ wípé a kò gbọ́dọ̀ rìn nínú ìmọ̀ àwọn ènìyàn búburú ó ní ẹni tí kò dúró lé ọ̀nà àwọn ẹlẹ́ṣẹ̀ a kì í bá wọn dúró a kì í bá wọn sọ̀rọ̀ èyí ohun tí mo ń sọ ni wípé a kì í bá wọn wéwèé kí wọ́n máa sọ fún wa wípé ẹ̀bá bá ṣe báyìí báwọn náà bá ṣe báyìí ó ní ẹni tí kò jókòó sí ibùjókòó àwọn ẹlẹ́gàn ibùjókòó àwọn ọ̀mùtí ibùjókòó àwọn ẹlẹ́gàn ni ibùjókòó àwọn.

wọ́n ti ẹ̀bọ̀ káàkiri àwọn tó máa ń fi ọ̀rọ̀ ọlọ́run ṣe àgálámàṣà tó máa sọ pé àwọn kò rí sí ọ̀rọ̀ ọlọ́run ibùjókòó ẹlẹ́gàn ni ó ní àwàtí ajé ọmọ ọlọ́run àwàtí ajé ni tó ń tẹ̀lé jésù kristi ó ní a kò gbọ́dọ̀ jókòó ní ibùjókòó àwọn ẹlẹ́gàn ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lí òfin olúwa dídùn inú rẹ̀ wà lí òfin olúwa dídùn inú wa gẹ́gẹ́ bí onígbàgbọ́ kò sí nínú àgbèrè kò sí nínú pasága kò sí nínú kó tún jẹ́ pé àlàálẹ̀ ni ọmọ ọlọ́run ló máa tún máa wá ẹni tó ní tẹlifíṣọ̀n káàkiri ló máa sọ pé òun fẹ́ wo tẹlifíṣọ̀n òun fẹ́ lọ sílé sinimá òun fẹ́ lọ sílé ijó òun fẹ́ ka ìwé tọ̀hún òun fẹ́ ka ìwé tibí ìwé mìíràn wà tí àwòrán wà tó máa ń ṣe fún àwọn elédè yorùbá tó máa ń pa wọ́n lẹ́rìn tó àwọn ìsọkúsọ tó máa ń sọ nínú ẹ̀ àwa tí a jẹ́ onígbàgbọ́ dídùn inú wa kò ní sí nínú irú nǹkan bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n dídùn inú rẹ̀ wà lí òfin olúwa àti nínú òfin rẹ̀ ni ó ń ṣe àṣàrò lé ọ̀sán àti lé òru ẹni tí ó bá jẹ ọmọ ọlọ́run ó ní láti ka ọ̀rọ̀ ọlọ́run ìbáṣe láàárọ̀ ìbáṣe lọ́sàn-án ìbáṣe ní àṣálẹ́ kí a tó sùn ó ní irú ẹni bẹ́ẹ̀ a máa ṣe àṣàrò nínú ọ̀rọ̀ ọlọ́run a máa ka ọ̀rọ̀ ọlọ́run a máa wo ìtumọ̀ ọ̀rọ̀ ọlọ́run a máa gba ẹ̀mí ọlọ́run láàyè láti lè máa túmọ̀ ọ̀rọ̀ ọlọ́run fún kí ni ìbùkún tí ó wà fún irú ẹni bẹ́ẹ̀ wẹ́sẹ̀ ìkẹta ó ní yóò sì dàbí igi tí a gbìn sí etí ipa odò tí ń so èso rẹ̀ jáde lé àkókò rẹ̀ ògo ni fún ọlọ́run ó jẹ́ mọ̀ ìbùkún wà fún ẹni tí ó bá gba ọlọ́run gbọ́ ìbùkún wà fún ẹni tí ó bá jẹ́ ti ọlọ́run ó ní yóò dàbí igi tí a gbìn àdúrà mi fún ọ ní ọdún yìí ni pé ó dàbí igi tí a gbìn sí etí ipa odò ó máa so èso jáde lé àkókò rẹ̀ ewé rẹ kì yóò rẹ mi ò gbọ́ kí o ṣe àmì dáradára o ó yẹ kí a mọ̀ wípé ìbùkún ọlọ́run ni yìí a ti bọ́ sínú ọdún tuntun ọdún ìbùkún ọdún ayọ̀ ọdún àsìkí ọdún ìpèsè ọlọ́run ìbùkún ọlọ́run kò ní fi wá sílẹ̀ ó ní ewé rẹ kì yóò rẹ o ó ní ohunkóhun tó ń ṣe nínú ọdún yìí ó máa ṣe déédéé bí o bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu ṣùgbọ́n ó sọ fún wa ní ẹsẹ̀ ìkẹrin àwọn ènìyàn búburú kò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n wọ́n dàbí ìyàngbò tí afẹ́fẹ́ ń fẹ́ lọ nítorí náà àwọn ènìyàn búburú kì yóò lè dúró ní ìdájọ́ bẹ́ẹ̀ lé àwọn ẹlẹ́ṣẹ̀ kì yóò lè dúró lé àwùjọ àwọn olódodo nítorí olúwa mọ ọ̀nà àwọn olódodo ṣùgbọ́n ọ̀nà àwọn ènìyàn búburú ni yóò ṣègbé bí a bá gbọ́ràn sí ọlọ́run lẹ́nu bí a bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí a bá jẹ́ kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a bá túnba fún ọlọ́run bí a bá tẹríba fún ọlọ́run bí a bá gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá sọ fún ọlọ́run lọ́dún yìí wípé nílé ni lóde ni ní ìgboro ní ìkọ̀kọ̀ níbikíbi a ó máa gbọ́ràn sí ọ̀rọ̀ ọlọ́run bí a bá bèrè oore ọ̀fẹ́ lọ́wọ́ ọlọ́run tí ọlọ́run sì fún wa lóore ọ̀fẹ́ tí a já ẹ̀ṣẹ̀ sọnù tí a kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ tí a gbé ìgbésí ayé ìwà mímọ́ ọlọ́run sọ fún wa wípé ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ ẹ jẹ́ kí a sọ fún ọlọ́run wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn oore ọ̀fẹ́ láti ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti rìn yẹ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti wọṣọ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti sìn gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run pé kí ọlọ́run kí ó fún wa pé kí ọlọ́run kí ó fún wa kí ọlọ́run kí ó ṣàánú fún wa kí ọlọ́run kí ó gba ọkàn wa là bí a ò bá ti ní ìgbàlà bí a bá ti ní ìgbàlà kí a ní kí ọlọ́run kí ó sọ ọkàn wa di mímọ́ bí a bá ti ní ìsọdímọ́ kí a ní agbára ẹ̀mí ọlọ́run kí a gbàdúrà wípé oore ọ̀fẹ́ láti gbọ́ràn sí gbogbo ẹ̀kọ́ tí ọlọ́run kọ́ wa kí ọlọ́run kí ó fún wa ọdún yìí bí a bá ṣe bẹ́ẹ̀ ọdún yìí yóò jẹ́ ọdún ìbùkún àlàáfíà ọlọ́run yóò sì wà ní ìgbésí ayé wa ẹ jẹ́ kí a dìde dúró ẹ jẹ́ kí a bá ọlọ́run sọ̀rọ̀ má kànjú o sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún bí o bá tí ní ìgbàlà bí ẹ̀ṣẹ̀ bá wà ní ìgbésí ayé rẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ kò sí ìbùkún nínú ẹ̀ṣẹ̀ kò sí àlàáfíà nínú ẹ̀ṣẹ̀ sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ tirẹ̀ títí sọ fún ọlọ́run wípé o fẹ́ jẹ́ ẹni ìbùkún lọ́dún yìí o sì fẹ́ jẹ́ ẹni ìgbàlà kí ìbùkún ọlọ́run kí ó lè pọ̀ ní ìgbésí ayé rẹ

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, ori ikenila, o si sheni ojo Amrafeli oba Shinari, Arioku oba Eliasari, Kedolameri oba Elamu, ati Tidali oba Amorilede, ti won ba bera oba Sodomu jagun, pelu Basha oba Gomora, Shinabu oba Adma, ati Semeberi oba Seboemu, pelu oba Bela, eyi ni Nisuari. Gbogbo awon wonyi ni o dapo ni afonifoji Sidimu ti se okun iyo won sin Kedolameri ni odun 12 ni odun 13 won sote ni odun 14 ni Kedolameri wa ati awon oba ti o wa pelu re won ko lo awon Rifaimu ni Ashterokanaimu ati awon Susimu ni Hamu ati awon Emimu ni Petele Kiriatamu ati awon ara Hori ni oke Seri won titi o fi de ibu Parani ti o wa ni Haiju won si pada won si wa si Emishpati eyi ni ni Kadeshi won si kolu gbogbo oko awon ara Amaleki ati awon ara Amori ti o tedo ni Asesun Tamari pelu oba Sodomu si jade ati oba Gomora ati oba Adma ati oba Seboemu ati oba Bela eyi ni ni Suari won si tegun si ara won ni Afonifoji Sidimu si Kedolameri oba Elamu ati Sitidali oba awon orilede ati Amrafeli oba Shinari ati Arioku oba Elasari oba merin si marun Afonifoji Sidimu si je kiki ko to da ile awon oba Sodomu ati ti Gomora sa won si subu nibe awon ti o si ku sa lo si ori oke won si ko gbogbo eru Sodomu on Gomora ati gbogbo onje won won si ba ti won lo won si mu Loti omo arakunrin Abrahamu ti n gbe Sodomu won si ko eru re won si lo enikan ti o sa asala de o si ro fun Abrahamu eberu ni oun sa tedo ni ibo Mamre ara Amori arakunrin Eshkoli ati arakunrin Aneri awon wonyi ni o ba Abrahamu sepo nigbati Abrahamu gbo pe adi arakunrin oni igbekun o ko awon omo odo re ti a ti ko ti a bi ni ile re jade orin dinirin wo eniyan odin meji o si le pa awon dedani o si pin ara re ohun pelu awon omo odo re si won ni oru o si kolu won o si le pa awon de Hoba ti o wa ni apa osi Damascus o si gba gbogbo eru na pada o si gba Loti arakunrin re pada pelu ati eru re ati awon obinrin pelu ati awon eniyan Oba Sodomu si jade lo ipade re ni abo isegun Kedolameri ati awon oba ti o pelu re ni Afonifoji Shafe ti se Afonifoji oba Mekisedeki oba Salemu si mu onje ati oti waini jade wa ohun a si ma se alufa Olorun Oga Ogo o si sure fun o si wi pe ibukun ni fun Abrahamu ti Olorun Oga Ogo eni ti o ni orun ohun aye olubukun si ni Olorun Oga Ogo ti o fi awon ota re le olowo ohun si da ida mewa ohun gbogbo fun Oba Sodomu si wi fun Abrahamu pe da awon eniyan fun mi ki o si mu eru fun ara re Abrahamu si wi fun oba Sodomu pe mo ti gbe owo mi soke si Oluwa Olorun Oga Ogo ti o ni orun won aye pe emi ki yo mu lati fọran owu titi de okun bata ati pe emi ki yo mu nkan ti se tire ki iwo ki o ma ba wi pe mo so Abrahamu di Olorun bi ko se kike yi ti awon odomokunrin ti je ati ipin ti awon okunrin ti o ba mi lo Aneri Eshkoli ati Mamre je ki won ki o mu ipin ti won
2: Ki a to bere loni mo fe mo bi a ba ri enikeni ti o fe wa lasan ni asale yi se o wa mo gbagbo wi pe a fe mu nkankan lo sile abi ke se be ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won daradara bi won ti lo be na ma n pada won ki ri ohunkohun mu bo bi ohun ti won gba lowo Olorun lati ibi ti won lo ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ìbùkún àti eré tí Ọlọ́run fẹ́ fún ọ ò fẹ́ kí èṣù kí ó fẹ́ dànù lọ́wọ́ rẹ torí bẹ́ẹ̀ kò ní ṣe ọ́ láǹfààní bí o bá ń sùn tàbí bí o bá ń jẹ́ kí àwọn ọmọ rẹ kí wọn kí ó jẹ́ ohun ìdíwọ́ tàbí ìdènà fún ọ yo se olanfani bi o ba tin bo ni ojojo isegun ni aya ojo oni ki o gbe bibeli re lowo iye awa ti a ni bibeli lowo mo fe ki o na soke kin ri ese popo a se daradara ni ti we pe a gbe bibeli wa wa iwo ti o je bibeli oyinbo le o wa lowo re na soke kin ri iru awa be a se daradara to o je we pe awon oloyinbo bi won ba fe ba wa soro won a so we pe a feel tori we pe ohun akoko ti o ye lati mu lowo a o mu lowo bi o ba nbo ni eko bibeli ti yoruba iru bibeli wo lo ye ka gbe dani yoruba awon bi a ba ti joko tan a ri wi pe awon kan dide duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki a sun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki adi awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon odise olorun pelu towotowo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si n so oro olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo on ti a n so soye wa on ti a n we e je ki a dije wa lati gbadura baba wa ti n be le orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wipe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wipe awon obi wa awon baba nla wa won ma npa eniyan se ebo ni iwe mimo ti a n pe ni bibeli won o ri ri won o si pa nitan fun o wipe olugbala wa ati wipe eje jesu kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o ti le je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwakuwa kuro lọwọ wọn iwa ese kuro ni ọwọ wọn ṣugbọn sibẹ sibẹ won ke pe o won o si mo baba ambe o a fe ki ti wa ki o ri be a fe se asedanu a o si fe wa lasan ambe o wi pe awon igi ti o di wa leti awon ti o ra wa niye àwọn ohun tó ń fọ́n wa lójú bá wa yọ kúrò ní orúkọ Jésù. Ǹjẹ́ ẹ̀jẹ̀ ni ti Jésù ta sílẹ̀ ní orí èkè Calvary, èyí tí ó wípé èyí lè ẹ̀jẹ̀ mi ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀. À ń bẹ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tó ṣì wà tí ó lẹ̀ mọ́ ni tàbí tó ń sá pamọ́ ní ìgbésí ayé wa, èyí tí kò jẹ́ kí ojú wa kí ó rí ìgbàlà Ọlọ́run, bá wa yọ wọ́n kúrò ní orúkọ Jésù. Ṣàánú fún wa o. Ní ìgbà náà ní ìkẹyìn ayé, nígbà tí ìpalárada àwọn ènìyàn mímọ́ yóò ṣẹlẹ̀, nígbà tí ó mọ ọkàn tí ó fi èkejì sílẹ̀, nígbà tí ìpè yóò dùn, bàbá à ń bẹ ọ, ṣe wáyé ní orúkọ Jésù. Ǹjẹ́ bí o ti ń kìlọ̀ fún wa lé òní, tí o sì ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa, ṣàánú fún wa. Ẹgbẹ́kẹgbẹ́ tí kì í jẹ́ kí a gbọ́ràn, yọ wá kúrò láàrin wọn ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ń bá àwọn ẹlòmíràn wá, tí wọ́n wá ń wòran, tí wọ́n gbọ́ pé a lọ sí Olúwa, tí àwọn náà ń bọ̀, ṣùgbọ́n tí ohun tí a ń kọ́ tí kò yé wọn, bàbá ṣí wọn létí ní orúkọ Jésù. Ṣàánú fún wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa. Jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a jókòó. Lónìí, a ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye. Èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́. Ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ Olúwa, ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé Bíbélì, ní ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára. Bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́, tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn, èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin Olúwa, ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù, tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ Ọlọ́run bí kò ṣe ìyà, ìdájọ́ àti ìbínú Ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀. Ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ, ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ Ọlọ́run, kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́. Bí o bá mọ bí a ti kọ̀wé, kí o gbé gègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí, kí o máa kọ wọ́n sílẹ̀. Bí o bá ti ń délé, kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́. Láti ìṣẹ̀dálẹ̀ ayé, láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe Ọlọ́run, ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé. Láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ Ọlọ́run pè wọ́n, ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ̀sìn, àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ Olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnà réré sí Ọlọ́run ni wọ́n ti wà. Ó wà ní ìlú òkèèrè lẹ́yìn òkun, ó sì wà ní ilẹ̀ tiwa níhìn-ín. Ó tilẹ̀ dàbí ẹni wípé àwọn ẹlẹ̀sìn ni wọ́n pọ̀ ju onígbàgbọ́ lọ. Bí ìwọ náà bá ti wò ó yíkáàkiri, bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mo eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa sugbon ti ki se lati je onigbagbo tooto awon elesin awon ti won ma gbe bibeli awon ti won pe oruko olorun ma ara won sugbon ti olorun o mo won ni eniyan ti re awon ni won poju awon omo imole lo o si sese a o ni feku laarin wa ni asale yi ti ajoko ti aro wi pe onigbagbo tooto ni wa sugbon ti o je wi pe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisiyi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wi pe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gege bi elesin koni se anfani lati ba olorun jiyan eni ti o ba ba eleda re jiyan iparun ojiji ni o de ba iru eni be bi olorun ba fi esun sun o wi pe o je elesin alafarase eni ti ko mo olorun eni to ro wi pe oun lo si ijoba orun nigba ti o wa ninu okunkun sibe sibe bi olorun ba tin fi ohan bi o ba le se bi dafiri ti o wi pe ni tooto elese ni mi ati elesin lasan o daju wi pe idajo yo kuro anu yo si tele ni iwe woli Isaiah ni o ti nte mo wa leti ti o si nje ki a mo apejuwe awon elesin ti won ki se onigbagbo iwe woli Isaiah ori ikeji din ni ogota 58 lati ese ikini kerara ma se dasi gbe ohun re soke bi pe ki o si fi ire koja awon eniyan mi han won ati ile Jakobu ese won o ati nbere ninu okan re boya o ti ka iwe ti anka yi ori ese yi boya o ti ka ri kini se ti olorun lati ma so fun ojise re oni waasu ti an pe ni woli Isaiah wi pe kerara kini se ti o wi pe so ni ohun jeje so pele pele fun awon eniyan mi nitori wi pe bi o ba nba agbo magba alagidi okan eni ti o n fi ara re pe eni ti ko je bi o ma nba iru eni be soro oni lati gbe ohun re soke bi o ba ti n pe eniyan ni igbakugba ti o ti n so wi pe lagbaja ti o ni dahun bi o ba nba iru eni be soro oni lati ke rara eyi je wi pe awon eniyan wonyi je agbo magba asetinu eni olori kunkun nitori wi pe ki se akoko ti olorun yi o ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wi pe won lo ni ona aigboran olorun lati so fun oni waasu yi wi pe ki o ke rara iwo na si mo ni awon ibi ti ati njosin wi pe bi won ba fe so oro ese won ki ke rara won ki ki gbe soke won a so ni ohun jeje ati pele pele awon Yoruba si ma so fun a wi pe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re wi pe ah ese oda koda ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wi pe ma se dasi o nso fun a wi pe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si nso fun a loni wi pe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile oni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi re koja awon eniyan mi awon ko so wi pe ki a fi re koja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi re koja won yi han wo ese ikeji ki owo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbo magba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si lesin ni ojojo isimi o nso fun a wi pe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wi pe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wi pe ah ohun ti o fe da wole ni ba o lo se le sese ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wi pe Jehovah Jireh oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti o yerun lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa wi pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun woso won awon tun pin awon iwe pelebe pelebe wi pe a nse ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka eti oruka gbogbo won akokora sugbon bi won ba tin bo ni elesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe gurege je ni waju oluwa bọ́n bá tún ti ń jáde bí wọ́n bá ti ń tún fẹ́ wọ ọkọ̀ èrò wọ́n tún ṣí àpamọ́wọ́ wọ́n tún kò sétí wọ́n tún kò sọ́rùn àwọn ẹlẹ̀sìn là ń pè bẹ́ẹ̀ ó ń sọ fún wa wípé ṣùgbọ́n bí ìwà wọn ti burú tó nì wípé lójoojúmọ́ ni wọ́n ń wá mi ẹsẹ̀ ìkẹta ó tún sọ fún wa wípé wọ́n jẹ́ ẹni tí ń gbàdúrà àwọn ni bó bá di òru bí àlàkalà bá dé tí wọ́n làágùn wá láti ojú oorun wá gbọ́ jésù gbà mí jésù gbà mí jésù gbà mí dáríjì mí ẹ̀ṣẹ̀ tó dásùn lálẹ́ àná òjúlẹ̀ ológbò tàbí èkúté tàbí adìyẹ wọn ò yé lé e lójú oorun bó bá sì ti ń jí bẹ́ẹ̀ ló ń wá sáàmù tí ó kà bẹ́ẹ̀ ló ń gbàdúrà sí omi nínú ìgò tí ó ń mu omi tí ó ń sọ pé àjẹ́ kúrò lẹ́yìn mi àjẹ́ ẹ̀ bá ti kúrò lẹ́yìn ẹ̀ ti pẹ́ ẹ̀ṣẹ̀ tí ò kúrò lọ́wọ́ ẹ̀ nì torí àwọn tẹ́ṣẹ̀ bá wà lọ́wọ́ ẹ̀ àwọn tí ìwàkiwà ìrìnkìrìn tó bá wà lọ́wọ́ wọn àwọn làjẹ́ lé káàkiri ṣùgbọ́n bó ṣe ti àwọn onígbàgbọ́ tòótọ́ ni àwọn tí wọ́n ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ àwọn tí a fi ẹ̀jẹ̀ jésù kristi ra padà àwọn tí a kọ orúkọ wọn sí inú ìwé èyè lé ọ̀run bàjẹ́ ń rí wọn ó ń sá nì bó ṣe ń rí wọn ó ń sá nì èṣù pàápàá bó bá wá pẹ̀lú ìdánwò tàbí ìdẹ́wò rẹ̀ bó bá ti ń sọ wípé àkọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run wípé mo jẹ́ aṣẹ́gun bẹ́ẹ̀ lèṣu ń sá lọ ṣùgbọ́n bó bá di wípé ó lélẹ̀ mú látojú oorun à ń sin ọ́ nínú omi à ń sin ọ́ nínú sàárè tàbí à ń sin ọ́ káàkiri ó sì ń jí oníláàgùn ó ń sọ pé padà lẹ́yìn mi sátani ìgbàlà ló yẹ kó wà ṣùgbọ́n àwọn èèyàn wọ̀nyí wọ́n ń gbàdúrà wọ́n ń gbà àwẹ̀ ọ̀dọ̀ọ̀dún ó ṣeéṣe kí wọ́n ka ogójì ọjọ́ kó pé pátápátá kán sọ pé mi ò yọ ọ̀kan kúrò nínú ẹ̀ rí ó sì ṣeéṣe lásìkò àwẹ̀ ẹ̀nì kò jẹ́ mẹmu kò jẹ́ mutí kò jẹ́ mu sìgá àwọn alárédè tí wọ́n wà níta àwọn tí wọ́n rẹ́ǹtì ilé fún níta àwọn á wà ńbẹ̀ ní gbogbo ogójì ọjọ́ ni wọ́n máa gba àwẹ̀ wọ́n máa ṣe ìsẹ́ra ẹni bí ogójì ọjọ́ bá ti kọjá ó parí ó tún padà sínú ebi ẹ̀ sínú ọtí ẹ̀ ó di kó máa sun gọ́tà ṣùgbọ́n bó bá dọjọ́ sunday o a ń láti rí nínú ilé ìsìn ó sì ṣeéṣe kó tiẹ̀ máa ṣiṣẹ́ pàápàá nínú ilé ìsìn àwọn wọ̀nyí ni bíbélì ń jẹ́ kó yé wa wípé ẹlẹ̀sìn lásán ni wọ́n bí ikú bá pa ojú wọn dé nírú ipò bẹ́ẹ̀ ó dájú wípé ọ̀run àpáàdì ni ní ẹsẹ̀ ìkẹta ni ó ń sọ pé ṣùgbọ́n ẹsẹ̀ ìkẹta nítorí kí ni àwa ṣe ń gbà àwẹ̀ tí ìwọ kò sì rí irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọn a gbàdúrà lásán wọn a wá sí ẹ̀kọ́ bíbélì lásán wọn a gba àwẹ̀ lásán ìwọ náà lọ béèrè lọ́wọ́ wọn ó sàmọ̀ wọn wọn wà létí òkun bí wọn ti ń gbàdúrà tóní tí wọn sì ń gbà àwẹ̀ tóní àjẹ́ ò jù wọ́n lẹ̀ àwọn ni wọ́n ń gbọ́ tán sọ pé ẹyẹ ń ké bó ṣe tàwọn tán ní ìgbàlà ni àwọn tí a ti dárí gbogbo ẹ̀ṣẹ̀ wọn jì pátápátá bẹ́ẹ̀ yẹ ké ó kàn ké dànù ni ṣùgbọ́n bó jẹ́ tẹni tí ò tí ní ìgbàlà ẹni tí a ò tí dárí ẹ̀ṣẹ̀ ẹ̀jì bó ló gbórìn lóru bó bá rí ojú ológbò aniwọ́dé o kò ní lè sùn bó gbọ́ ti ẹsẹ̀ àwọn kan tí wọ́n ń rìn níta kò ní lè sùn ibikíbi tó wà kò sí bí bẹ́ẹ̀ dì tó ń sùn lé lórí kò sí bó ṣe lè níye lórí tó ó ṣeéṣe kó jẹ́ pé ṣe ni wọ́n mú bẹ́ẹ̀dì nì ṣe ni wọ́n gbé e wá láti òkè òkun ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ kò ní lè rorun sùn bó kọ́ lé sílẹ̀ àwọn oṣó àti àjẹ́ wọn níjẹ́ gbé nú ẹ̀ ó lè kọ́ lé sílẹ̀ kí àwọn ènìyàn kí wọ́n wà nínú rẹ̀ ṣùgbọ́n kí òun kó tún lọ wá iyàrá kan níta kó máa dágbé irú àwọn èèyàn bẹ́ẹ̀ àwọn náà ò tó bẹ́ẹ̀ láti lọ lé láti kó èrè oko lọ sílé wọn ò tó bẹ́ẹ̀ nítorí bí àwọn èèyàn inú ayé bí wọ́n bá rí wọn kí wọ́n fọwọ́ bà wọ́n nítorí kíni nítorí pé wọn ò mọ ojú ọlọ́run won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri o ni o se so wi pe nitori kini awa se ngbawe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afẹ esin fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wi pe eyin se afẹ Isaiah ori keta mo nka lati ese ikerin din ni ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afẹ o ba igbesi aye won je patapata won si nawo won fowo sofo lati ese ikerin din ni ogun ni aisa ori keta pelu oluwa wi pe mo fe ki o fiyesi dara dara ko so wi pe oni waasu wi pe awon elomiran bi aba bi won ti aba so wi pe se bi o gbo wi pe ana re n yeyin oku pada o se lo ani shoshi wa ni awon elesin niyan ko mo wi pe oluwa wi pe a so pe shoshi wa ni bi ore bade to so pe mo de o wa fi oti se mi lalejo ani shoshi wa gba fun wa be awon ele bo ba se mo awon elesin niyan awon ti ki so ni gbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wi pe bo ba so pe iyawo o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lo wa keji ko mu yawo keji lata bule boya o sese ko le bimo ani shoshi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun won pe obirin sani iyawo en fi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni shoshi yin o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe oluwa wi pe bodi asiko kesimesi ninu elesin won abi asiko isa ajinde ta ba so pe o si wa be ni wi pe o nsofo o si mura gege be ni pe okunrin ni yo o mo bo tin se ni ba ona tin se won ko setini won si ma n ko sorun ya dile gbogbo a si fi paju a si dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe oluwa wi pe bi won o ba se won so pe a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o o me nti o fe ko jale ni won ne agbodo gbari ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu ta lo wi pe oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afẹ irin to rin lese bo se yan ti o n fi ifekufe rin lati pe awon okunrin lati ba o se ifekufe oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile o ni ati pelu oju ifekufe ewo la n pe loju ifekufe bo ba roju wa mo tiro ati eyi ti won fi n kun ete wa si ri ton ma soju regberegbe beni to fe se agbere oju ife kun fe niyan awon no nje ki awon pastor olusu agutan awon no nje kan dese bo ba gbo pe ah pastor o tun ti bimo kan o ti a mo nipa e o awon oloju agbere no fa won si kun lesin kaakiri o si so fun a wi pe won rin pelu orun giga ati oju ife kun fe ti won rin ti won si yan bi won tin lo ti won si je ki ese won roworo won fi saworo si ese awon mo isu la nfi si lese awon ti yoruba ba mo wi pe won tin wa won tin wa won tin wa ti won si mo na olodun ton so pe iwo omo yi ma lo mo won wa ko nkan si won lese eyi ti won ko si awon abiku lese ni won na tun ko sese to ko sowo to ko se ti to yan esu lo ko nkan si o leti esu lo si ko si olowo be esu ba si tin ri o ni gboro o ti mo pe ikan nu won niyan awon eniyan re kosi ye fi la kure gbe da iru awon eniyan be lola aisan ju won sile rungurungun ko ju won sile ori yiyi nko bo ba lo sile ogba tan tin wo awon tori won yi wari won be won o si mo o ma se o ki enikan ki o le so fun won pe on ti o sun won de be ni iru iwa ti won hu eyi ni olorun ko fi gbo ti won ṣugbọn bi o se awa ti olorun si leti to si je ki oju wa ki o la mo gbagbo wi pe bi a ba jade a ma kilo fun won o so ni ese ketadini ogun wi pe nitori na oluwa ye o fi epa lu atari awon omobirin si oni o ya mi lenu bo ba ri awon obirin to n pari oluwa lo lu won ni atari idajo olorun ni oluwa yo fi epa lu atari awon omobirin si oni won si kun igboro gbogbo irun ti lo tan patapata eyi ti run e o lo ina o kuro nbe opolopo itiju ni aso nbo mora eyi ti won ba si bo itiju won mora won tun ko aso oniho won tun wo gbogbo nkan tawon oyinbo se o ti je won ni ara tan patapata a o ti gbe won si won para won won ku laaye oluwa yo si fi hoho won han wi fun mi je won kirin ni oho nsinsin yi won rin ni oho obirin onile olona o le ni moto ayokele sugbon sibe atun mu iro e ase si meji wa ma ri hoho enta won ni tijumo bo ba ri won lejo bo ri won nibi ti won tin wo cinema kakiri bo ri won legbe titi iwo na we fun bi o ba je wi pe opolo won pe nkan papa o tun tin sele nbe a fi moto si egbe titi onile olona a ma jo ni gboro bo ba je ni to wa moto wa ni ejo ega faraf eje ka koja eni to nsin esu oju won ki riran olorun si so fun a wi pe awon elesin ni won se be ko si mo se le se be to ni ojo saturday bo ba ti jo di ojo sunday won tun gbe bibeli kurukere won lo si lesin nkan ton sin ka oye won bo ba si jade to so pe kini won so ni lesin ah lo nkan lo na ni ohun ogbo kina so ni ese ekeji ni dogun le ojo na oluwa yi o mu ogo saworo won kuro ati oso won ati iweri won bi osupa mo ba lo si ile isin ni igba miran gele ti elomi awe oni ri oni wasu wa se ma garun leyin obirin alafe aye ki lo si ko sinu e paper lo ko sinu e se iwa ologbon niyan abi omugo ka tun woso ka wegele ka ma je kari oni waasu ka ma je ki agbo oro olorun elomi wa joko segbe orun ni patapata latoke dele ati ewon ati jufu ati iboju ati akete ati osho ese ati oja ori àti ago olóorun dídùn àti òrùka etí. Ṣé o rin nínú bíbélì tiẹ? Àbí bíbélì tẹ̀mí yàtọ̀? Torí àwọn ẹlòmíì wọ́n sọ pé nígbà tó dẹ̀ ti ń lọ sí ẹ̀kọ́ bíbélì wọ́n máa ti fi òfin dìẹ́ kalẹ̀. Wọn ò ka bíbélì. Àwọn tí wọn kì í ṣe onígbàgbọ́ kò yé wọn. Ọ̀nà Ọlọ́run ò yé wọn. Ọ̀nà àwa ọmọ Ọlọ́run pàápàá kò yé wọn. Àbó yé wọn? Rárá. Òrùka àti ọ̀ṣọ́ imú, ìpààrọ̀ aṣọ wíwọ̀ àti aṣọ ìlekè àti ìbọ ọrùn àti àpò àti àwò jíjí àti aṣọ ọgbọ̀ dáradára àti ìbòrí àti ìbòjú yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn. Tí wọ́n bá ti jó irun títí tí wọ́n ti fi nǹkan wọ́ra títí àwọn di arúgbó kalẹ̀ kò tí ì pé ọgbọ̀n ọdún àti di arúgbó. Bó bá wojú ẹ̀ wà nǹkan lọ ńbẹ̀. Ìdájọ́ Ọlọ́run nìyẹn. Àwọn ẹlẹ́sìn ni a ń sọ yìí, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọn a ka bíbélì, wọn a gbàdúrà, wọn a gba àwẹ̀. Abájọ tó Ọlọ́run ò gbọ́. Ọlọ́run kì í gbọ́ ti àgàbàgebe. Yóò sì ṣe pé òórùn búburú yóò wà dípò òórùn dídùn àkísà. Yóò sì dípò àmúre. Ó yẹ kí a wò wọ́n dáradára. Àwọn tán wà nínú ayé ó sì ṣeé ṣe kí ìwọ náà pàápàá kò ti sọnù sínú ayé. Bó bá wo àwọn ọmọkùnrin míì, wọn a dáṣọ etí aṣọ wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́, wọn fẹ́ wo àkísà. Láyé àtijọ́ bí aṣọ èèyàn bá ya díẹ̀ ní etí, a ya gbé lọ sí ọ̀dọ̀ àwọn tí wọ́n ránṣọ pé ẹ bá mi ran, kò fẹ́ wo àkísà. Ṣùgbọ́n nísinsìnyí fúnra wọn, wọn a tún tẹ bíléèdì abẹ, wọn a tún tẹ bọ́, wọn a tún ja etí ẹ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. Bó bá rí ní apá wọn, wọn a tún ja wẹ́lẹ́wẹ́lẹ́. Kí ló dé gbòòrò? Àwọn ẹlẹ́sìn ni wọ́n ti kò dé. Bí ìwọ náà bá gbà lọ́wọ́ wọn, ó di ara wọn. Ó di kò gbàdúrà kọ́lọ́run má gbọ́. Ó di kò gbàwẹ̀ kọ́lọ́run sọ pé òun ò rí ọ. Ó di kò wọ wàhálà kọ́lọ́run sọ pé kò máa nìkan dáràn nǹkan ẹ. Yóò sì ṣe pé òórùn búburú yóò dípò òórùn dídùn àkísà. Ni yóò sì dípò àmùrè òrí pípa. Yóò sì dípò irun dídì dáradára. Àwọn obìnrin lọ́lọ́run sọ̀rọ̀ ẹ̀ níhìn-ín, torí àwọn obìnrin ló máa ń dirí, àbí bẹ́ẹ̀ kọ́. Ó ní orí pípa ni yóò sì dípò irun dídì. Ìwọ lọ wo àwọn ẹlẹ́sìn. Gbogbo nǹkan tí a ń kà níhìn-ín ni ó jẹ́ ìpín wọn. Sísan aṣọ ọ̀fọ̀ dípò ìgbáàyà. Ìjóná yóò sì dípò ẹwà. Wọ́n ti jó ara, wọ́n sì ti jó irun. Èyí ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé àwọn wọ̀nyí wọ́n jẹ́ ẹlẹ́sìn lásán. O ní Ọlọ́run ò ṣe gbọ́ tí wọ́n. Jẹ́ kí n tún wò ó sí ní ibi tí a ń kà tẹ́lẹ̀ Aísáyà orí 18:1. Ẹsẹ̀ ìkẹrin kíyèsí, ẹ̀yin gbà àwẹ̀ fún ìjà àti agan àti lílù nípa ìkuukù ìwà búburú. Ẹ má ṣe gbà àwẹ̀ bí ti ọjọ́ yìí kí a lè gbọ́ ohun yín lé òkè. Èyí ń sọ fún wa pé òun láti ronúpìwàdà. Bí kì í bá ṣe bẹ́ẹ̀, ilẹ̀kùn ọ̀run rere yóò tì mọ́ irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpìwàdà tí ó sọ fún Ọlọ́run wípé o mọ̀ wípé ó jẹ́ ẹlẹ́sìn tẹ́lẹ̀, ṣùgbọ́n nísinsìnyí ó ń fẹ́ jẹ onígbàgbọ́ tòótọ́, yóò fi ojú àánú rẹ̀ wò ọ́. Mo fẹ́ kí o wo àwọn ọba orí 17:17, àwọn ọba 2. Orí 17:20 kí o tún wo ìwà àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Bí mo ti ń pè é ni kí o máa kọ́ sílẹ̀, kí o sì máa ṣí bíbélì rẹ, nítorí pé mo ń fẹ́ kí àwọn nǹkan wọ̀nyí kí o dá ọ lójú, kí o lè mọ̀ pé kì í ṣe àhesọ àwọn ẹni tí kò mọ̀ kan. Èyí jẹ́ ọ̀rọ̀ mímọ́ Ọlọ́run tí ó ń kìlọ̀ fún wa, tí ó ń sọ fún wa wípé ki a koja jije lesin ki a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo nka lati ese ikeji le ni ogbon won beru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan laso tin rubo fun won ni ile ibi giga won ni wo ese keta le ni ogbon won beru oluwa won si si orisa won beru oluwa bi ara ba san ni oju orun wa so pe olorun mi o bon ba ri eja ba moto won agbari won ni jesu won beru oluwa sugbon orisa kuro nile won iwo to fi orisa sile nle e to wa debi to ngbe wa lenujo to so pe e gbadura fun mi orisa oni je kadura tan gba fun ko ni je ko gba ere ibeji ni tabi e to ntapo si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisa to wa nle lo ko wahala ba o so mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si gbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisa won si orisa won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni a so fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni we pe awa ti a ma n kaakiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo n gba awe se won na ri paso n pon imototo ye eni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi tobirin sọlọrun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi a ma wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri to po ti o ti e moruko won tan a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe latoyo ta won alagba won ti gbadura wahala o kuro nle e agba na o kuro ko gbo ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe beru oluwa to so pe a lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to si nwa bo n pe ro ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki n so to sele ti awon ra bi fun o eyi a si je

gíga fún ara wọn ní gbogbo ìlú wọn láti ilé ìṣọ́ tí àwọn olùṣọ́ títí dé ìlú olódi. Ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n wa ń sọ fún wa wípé nítorí ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀ tí wọ́n ń dá, òun ni Ọlọ́run ṣe rán kìnìún sáàrin wọn tí ó sì ń pa wọ́n. Ṣé ìwọ náà ṣe ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀? Bí o bá ń dá ẹ̀ṣẹ̀ ẹ̀kọ̀kọ̀, ìdájọ́ ń bọ̀ o. Ṣùgbọ́n bí o bá jẹ́ ronúpọ̀àdá tí ó sọ fún Ọlọ́run wípé ṣàánú fún mi nítorí ẹlẹ́ṣẹ̀ ni mí. Mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé bí o bá ronúpọ̀àdá jinlẹ̀ jinlẹ̀, tí o ronúpọ̀àdá tọkàn tọkàn, yóò dáríjì ọ́. Wo ìwé wòlíì Isaiah orí ìkíní. Ìwé wòlíì Isaiah orí ìkíní láti ẹsẹ̀ ìkọkànlá. Olúwa ní kí ni ọ̀pọ̀lọpọ̀ ẹbọ yín já sí fún mi? Èmi kún fún ọrẹ sísun àgbò àti fún ọ̀rá ẹran àbọ́pa. Bẹ́ẹ̀ ni èmi kò sì ní inú dídùn sí ẹ̀jẹ̀ akọ màálù tàbí sí ti ọ̀dọ́ àgùntàn àti sí ti òbúkọ. Àwọn ẹlòmíràn wà lónìí ní àwọn ilé ìsìn káàkiri tí wọ́n sì ń pẹran síbẹ̀ fún ìrúbọ. Àwọn ẹlòmíràn àtilẹ̀ gbé ó ṣeéṣe kí ó jẹ́ orí ẹran yìí lọ sí ìkóríta mẹ́ta. Èṣù ni wọ́n ń sìn o, wọn ò sin Olúwa. Àwọn ẹlòmíràn ó ṣeéṣe kí ó jẹ́ ti àbẹ́là tàbí ti tùràrí. Irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n ti pa ìlànà Ọlọ́run dà. Èyí ni wàhálà ò ṣe kúrò ní ilé wọn. Bí o bá sì ń lọ sí irú ilé ìsìn bẹ́ẹ̀, Ọlọ́run sọ fún ọ wípé lónìí bí o bá ti ń gbọ́ ohun rẹ̀ kí o ronúpìwàdà kí o ké pe Olúwa. Ní ẹsẹ̀ ìkejìlá nígbà tí ẹ̀yìn wá láti fi ara hàn níwájú mi, ta ló bèrè yí lé ọwọ́ yín láti tẹ àgbàlá mi? Nítorí wọn ò jẹ́ onígbàgbọ́ tòótọ́, wọn ò jẹ́ ọmọ Ọlọ́run, wọn ò jẹ́ ẹni tí a ti rà padà pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù Kristì. Èyí ni Ọlọ́run ṣe ń lé wọn kúrò ní àgbàlá rẹ̀. Ẹ má mú ọ̀rẹ́ asán wa mọ̀. Èwo ni ọ̀rẹ́ asán? Ìdámẹ́wàá ẹlẹ́ṣẹ̀ ọ̀rẹ́ asán ni. Ẹni tó lọ ṣe fàyàwọ́, ẹni tó lọ lu àwọn ẹlòmíràn ní jìbìtì, ẹni tó ń jalè, ẹni tó ń ta ọtí, ẹni tó ń ta sìgá láti owó sìgá, owó ìpànìyàn, owó ọtí, owó ìpànìyàn, ó wá mú ìdámẹ́wàá nú ẹ̀. Ó ní mo wá fún Olúwa o. Bó bá sì di ọjọ́ ìsinmi, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọn àjó wá síwájú pẹpẹ ni wọn sọ wípé Olúwa bùkún mi, mo sì wá fi oore Ọlọ́run hàn. Oore Ọlọ́run ẹni tó ń ta ọtí, tó ń ta sìgá. Ẹlòmíràn iṣẹ́ àgbèrè ló ṣe káàkiri tí àwọn ọkùnrin tí wọ́n ń bá ṣe ìwà ìbàjẹ́ tí wọ́n sì fún lówó láti inú owó ìwà àgbèrè. Àtúnmú ìdámẹ́wàá wá síwájú Olúwa, a ní mo wá mo oore Olúwa ni o. Olúwa tó dá mi sí, ó dá sí láti ṣe àgbèrè, ó dá sí láti ṣe ìfẹ́kúfẹ̀ẹ́. Olúwa tó dá mi sí, tó sì fún mi, tó fún mi ní iṣẹ́, ṣe iṣẹ́ nìyẹn. Dá mi lóhùn, ṣeṣẹ́ nìyẹn. A sì mọ owó ẹ̀ wá síwájú Olúwa. Ọ̀rẹ́ asán ni, tàbí ẹni tó ń lu àwọn ẹlòmíràn ní jìbìtì. Àwọn tó jẹ́ wípé wọ́n ń gba iṣẹ́ lọ́wọ́ ìjọba, ó ṣeéṣe kó jẹ́ contract. Ṣùgbọ́n kí iṣẹ́ tó bọ́ sí lọ́wọ́, òun náà mọ irú omi tó ń dà sílẹ̀ kóun lè tẹ́lẹ̀ tútù. Owó tó fi ń dí àwọn ènìyàn lẹ́nu. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìgbà tí owó ìbá tún jáde, a tún mú ìdámẹ́wàá wá. Àwọn tí wọ́n sì jẹ́ oníwàásù, tí àwọn pàápàá jẹ́ ẹlẹ̀sìn, wọ́n á sọ wípé ẹ̀rí àpẹẹrẹ lágbájá ni. Àwọn ni òpó múré ló ní ilé ìsìn. Àwọn ni igi lẹ́yìn ọgbà. Àwọn ni bàbá ìsàlẹ̀ fún wa. Ọlọ́run ò mọ̀ wọn. Ó ní wàhálà ṣe ń pọ̀ tó bẹ́ẹ̀. Ṣùgbọ́n mo gbàgbọ́ pé àwa tí a wá lónìí, a fẹ́ tẹ̀síwájú ní irú ìwà ẹlẹ̀sìn bẹ́ẹ̀, àbí a fẹ́ tẹ̀síwájú bẹ́ẹ̀? Ẹ má mú ọ̀rẹ́ asán wá mọ̀. Tùràrí já sí ohun ìríra fún mi. Ilé ìsìn tí mo ń lọ ní ọjọ́ púpọ̀ sẹ́yìn, gẹ́gẹ́ ní bí 20 ọdún sẹ́yìn, kí n tó mọ ọ̀nà ìgbà.

Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sì. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Képe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó àdá. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásán-làsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé-iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè nílé èsì àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ̀ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá képe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹwà Olúwa nígbà tí ẹ lè rí, ẹ képe nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti lè kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì képe Olúwa, kí ó sì wọ Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warùn òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì képe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti képe ọ́. Àfẹ́jẹ́ ti rẹ. Àbẹ̀ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ̀sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, bá wa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí í ṣe ìṣọ̀tá Ọlọ́run. A fi ayé tí í ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ́ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ̀ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọ wá di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ̀sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, jẹ́ à ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ̀sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a ń sìn, má jẹ́ kí ó di ìbọ̀rìṣà mọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n ń rìn lóru, tí wọ́n ń jẹ lóru,
awon ti won wa ninu egbe mere baba da won sile abe o we pe nigba te o ri oni ojo ikehin gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo be la fe ri ni kokko a fe ma de se ni kokko nigba ti o se enikeni nigba ti o se lufa a o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se baba nbe o on ti o kin fe de se on ton korira ese on ton sa fun ese baba fi sinu okan won ni oruko jesu ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je kese kese ki o wa ni owo wa se wa ni omo olorun toto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe po ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won tan ni oruko jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kolo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko jesu nitori aduro ni abe ase olorun olodumare ati ni abe ojiji olodumare aduro ni inu ase je jesu kristi pelu oro olorun ati ileri re pelu eje ti a fira wo pada ni a pase fun gbogbo aisan patapata e jade ni oruko jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le isan jade ni oruko jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebo logun won mo ti wa se ambe wo olorun ba se wa ninu imole ti oso o le sun mo ti aje o le farakan ti elebo logun ti o le foju kan baba so wa di eru loju awon ologun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko jesu adupe po ti so wa di ominira aisan lo

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, ori ike dogun, leyin kan wonyi, oro Oluwa to Abrahamu wa ni ojuran, wipe, maberu, Abrahamu, emi ni asare, ere nla re gidigidi. Abrahamu si wipe, Oluwa Olorun, kini iwo fi fun mi, emi sa nlo ni ailomo, Eliezeri ti Damasku yi si ni eni ti o ni ile mi. Abrahamu si wipe, wo, emi ni iwo ko fi ru omo fun, si wo, eru ti abi ni ile mi ni yo je arole. Si wo, oro Oluwa to wa wipe, eleyi ki yo se arole re, bi ko se eni ti yo tinu ara re jade, oni yo se arole re. O si mu jade wa si gbangba, o si wipe, poju wo ki orun ni isisin yi, ki o si ka irawo, bi wo ba le ka won. O si wi fun pe, be ni ru omo re yo ri. O si gba Oluwa gbo, oun si ka si fun ni ododo. O si wi fun pe, emi ni Oluwa ti o mu jade lati ori ti kadia wa, lati fi ile yi fun o, lati jogun re. O si wi pe, Oluwa Olorun, nipa bawo ni emi o fi mo pe, emi o jogun re. O si wi fun pe, mu eboro malu olodun meta fun mi wa, ati ewure olodun meta, ati agbo olodun meta, ati oriri kan, ati omo eyele kan. O si mu gbogbo nkan wonyi wa sodo re, o si la won ni agbede meji. O si fi ela ikini koju si ekeji, bi ko se awon eye ni kola. Nigba ti awon eye si sokale wa si ori oku wonyi, Abrahamu le won kuro. O si se nigba ti orun wo lo, orun ijika kun Abrahamu, si kiyesi, eru ba, okunkun biribiri si bo. Oun si wi fun Abrahamu pe, mo ni tooto pe iru omo re yo se alejo ni ile ti ki se ti won. O si sin won, won si je won ni iya ni irinwo odun, ati orilede na pelu ti won ma sin ni emi o da lejo. Leyin na ni won si jade ti awon ti oro pipo. Iwo si to awon baba re lo ni alaafia ni ogbologo ojo ni a sin o. Sugbon ni iran kerin, won si tun pada wa niyin yi nitori ese awon ara Amoriko ti ikun. O si se nigba ti orun wo, okunkun si su, kiyesi ileru eleefin ati ina fitila ti n koja laarin ela won ni. Ni ojo na gan ni Oluwa ba Abrahamu damajemu pe, iru omo re ni mo fi ile yi fun lati odo Egypt wa titi o fi di odo nla ni, odo Euphrates. Awon eniyan Keni, ati awon eniyan Kenisi, ati awon eniyan Kadmoni, ati awon eniyan Hiti, ati awon eniyan Perisi, ati awon Rifaimu, ati awon eniyan Amori, ati awon eniyan Kenani, ati awon Gagashi, ati awon Jebusi. Genesisi, ori ikerin jini ogun. Sarai, aya Abrahamu ko bima fun, shugmo ni omo odokan, obirin, ara Egypti, oruko eni ti je Hagari. Sarai si wi fun Abrahamu pe kiyesi na, Oluwa da mi duro lati bimo. Emi be o, wole to omo obirin odo mi. O le se pe boye emi ati ipase re ni omo. Abrahamu si gbo ohun Sarai gbo. Sarai aya Abrahamu si mu Agari omo obirin odo re ara Egypti na. Leyin igba ti Abrahamu gbe ile Kenani ni odun mewa, o si fi fun Abrahamu oko re lati ma se aya re. Ohun si wole to Agari, o si loyun. Nigba ti o ri pe ohun loyun, Oluwa re obirin wa di egan ni oju re. Sarai si wi fun Abrahamu pe, ebi mi wa lori re. Emi ni o fi omobirin odo mi fun o ni aya. Nigba ti o si ri pe oun loyun, mo di egan ni oju re, ki Oluwa ki o se idajo laarin temi ti re. Sugbon Abrahamu wi fun Sarai pe, wo, omobirin odo re wa ni owo re, fi se bi o ti to ni oju re. Nigba ti Sarai n foro re, o sa lo kuro lodo re. Angeli Oluwa si ri ni eba isun omi ni iju, ni eba isun omi le ona suri. O si wi pe, Hagari, omobirin odo Sarai, nibo ni iwo ti n bo, nibo ni iwo si n re. O si wi pe, emi sa kuro niwaju Sarai Oluwa mi. Angeli Oluwa na si wi fun pe, pada lo si odo Oluwa re ki o si teriba fun. Angeli Oluwa na si wi fun pe, ni bibi emi o mu iru omo re bi si, a ki yo si le ka won fun opolopo. Angeli Oluwa na si wi fun pe, kiyesi, iwo loyun, iwo si bi omokunrin, iwo si so oruko re ni Ishmaeli, nitori ti Oluwa ti gbo ohun aro re. Yagidi jagan eniyan ni yo si se, owo re yo wa lara eniyan gbogbo. Owo eniyan gbogbo yo si wa lara re, ohun o si ma gbe iwaju gbogbo awon arakunrin re. O si pe oruko Oluwa ti o ba soro ni iwo Olorun ti o ri mi, nitori ti o wi pe, emi awa eni ti o ri mi kiri niyin. Nitori na le a se n pe kanga na ni Bealahairoi. Kiyesi, o wa ni agbede meji Kadeshi Omberedi. Agari si bi omokunrin kan fun Abrahamu. Abrahamu si pe oruko omo ti Agari bi ni Ishmaeli. Abrahamu si je eni 84 odun nigba ti Agari bi Ishmaeli fun Abrahamu.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, ori iketadin ni ogun. Nígbà tí Abrahamu sì di ẹni 99 ọdún, Olúwa farahàn Abrahamu, ó sì wí fún pé, "Èmi ni Ọlọ́run Olódùmarè, máa rìn níwájú mi kí ìwọ kí o sì pé, èmi ó sì bá ọ dá májẹ̀mú mi, èmi ó sì sọ ọ́ di púpọ̀ gidigidi." Abrahamu sì dojú bolẹ̀, Ọlọ́run sì bá a sọ̀rọ̀ pé, "Yóò ṣe ti èmi ni, kíyèsí, májẹ̀mú mi wà pẹ̀lú rẹ, ìwọ ó sì ṣe bàbá orílẹ̀-èdè púpọ̀, bẹ́ẹ̀ ni a kì yóò sì pe orúkọ rẹ ní Abrahamu mọ́, bí kò ṣe Abrahamu ni orúkọ rẹ yóò jẹ́. Nítorí tí mo ti sọ ọ́ di bàbá orílẹ̀-èdè púpọ̀, èmi ó sì mú ọ bí si púpọ̀ púpọ̀, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi ó sì mú ti ọ̀dọ̀ rẹ wá, àti àwọn ọba ni yóò ti inú rẹ jáde wá. Èmi ó sì gbé májẹ̀mú mi kalẹ̀ láàrin tèmi tìrẹ àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran ìran wọn, ní májẹ̀mú ayérayé láti máa ṣe Ọlọ́run rẹ àti ti irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Èmi ó sì fi ilẹ̀ tí ìwọ ṣe àlejò níbẹ̀ fún ọ àti fún irú ọmọ rẹ lẹ́yìn rẹ, gbogbo ilẹ̀ Kenani ní ìní títí láéláé, èmi ó sì máa ṣe Ọlọ́run wọn." Ọlọ́run sì wí fún Abrahamu pé, "Nítorí náà kí ìwọ kí o máa pa májẹ̀mú mi mọ́, ìwọ àti irú ọmọ rẹ lẹ́yìn rẹ ní ìran ìran wọn. Èyí ni májẹ̀mú mi tí ẹ̀yin ó máa pamọ́ láàrin tèmi tiyín àti láàrin irú ọmọ rẹ lẹ́yìn rẹ. Gbogbo ọmọkùnrin inú yín ni a ó kọ ní ilà, ẹ̀yin ó sì kọ ara yín ní ilà, òun ni yóò sì ṣe àmì májẹ̀mú láàrin tèmi tiyín. Ẹni tí ó bá sì di ọmọkùnrin ijọ́ mẹ́jọ nínú yín ni a ó kọ ní ilà. Gbogbo ọmọkùnrin ní ìran ìran yín àti ẹni tí a bí ní ilé tàbí tí a fi owó rà lọ́wọ́ àlejò tí kìí ṣe irú ọmọ rẹ, ẹni tí a bí ní ilé rẹ àti ẹni tí a fi owó rẹ rà, a kò lè ṣe aláìkọ́ ní ilà. Bẹ́ẹ̀ ni májẹ̀mú mi yóò sì wà ní ara yín ní májẹ̀mú ayérayé, àti ọmọkùnrin aláìkọlà tí a kò kọ ní ilà ara rẹ̀, ọkàn náà ni a ó sì ké kúrò nínú àwọn ènìyàn rẹ̀, ó da májẹ̀mú mi." Ọlọ́run sì wí fún Abrahamu pé, "Bí ó ṣe ti Sarai aya rẹ ni, ìwọ kì yóò pe orúkọ rẹ̀ ní Sarai mọ́, bí kò ṣe Sara ni orúkọ rẹ̀ yóò máa jẹ́. Èmi ó sì bù sí i fún, èmi ó sì bù ọ ní ọmọkùnrin kan pẹ̀lú láti ọ̀dọ̀ rẹ̀ wá, bẹ́ẹ̀ ni èmi ó sì bù sí i fún, òun ó sì ṣe ìyá ọ̀pọ̀ orílẹ̀-èdè, àwọn ọba ènìyàn ni yóò ti ọ̀dọ̀ rẹ̀ wá." Nígbà náà ni Abrahamu dojú bolẹ̀, ó sì rẹ́rìn-ín, ó sì wí ní ọkàn rẹ̀ pé, "A ó ha bímọ fún ẹni 100 ọdún, Sara tí í ṣe ẹni 90 ọdún yóò ha bímọ bí?" Abrahamu sì wí fún Ọlọ́run pé, "Kí Ishmaeli kí ó wà láàyè níwájú rẹ." Ọlọ́run sì wí pé, "Sara aya rẹ̀ yóò bí ọmọkùnrin kan fún ọ ní tòótọ́, ìwọ sì sọ orúkọ rẹ̀ ní Isaki, èmi ó fi ìdí májẹ̀mú mi múlẹ̀ pẹ̀lú rẹ̀ ní májẹ̀mú ayérayé àti pẹ̀lú irú ọmọ rẹ̀ lẹ́yìn rẹ̀. Èmi sì ti gbọ́ àdúrà rẹ̀ fún Ishmaeli, kíyèsí, èmi ó sì bù sí i fún, èmi ó sì mú un bí si, èmi ó sì sọ ọ́ di púpọ̀ gidigidi, ìjòyè 12 ni òun ó bí, èmi ó sì sọ ọ́ di orílẹ̀-èdè ńlá, ṣùgbọ́n májẹ̀mú mi ni èmi ó bá Isaki dá, ẹni tí Sara yóò bí fún ọ lé àkókò ìwòye àmọ́dún." Ó sì fi sílẹ̀ ní ọ̀rọ̀ ibà sọ, Ọlọ́run sì lọ sókè kúrò lọ́dọ̀ Abrahamu. Abrahamu sì mú Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin àti gbogbo àwọn ọmọ ọ̀dọ́ ọkùnrin tí a bí ní ilé rẹ̀ àti gbogbo àwọn tí a fi owó rẹ̀ rà, gbogbo ẹni tí ṣe ọkùnrin nínú àwọn ènìyàn ilé Abrahamu, ó sì kọ́ wọn ní ilà ara ní ọjọ́ náà gan bí Ọlọ́run ti sọ fún un. Abrahamu sì jẹ́ ẹni 99 ọdún nígbà tí a kọ́ ní ilà ara rẹ̀, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin jẹ́ ẹni 13 nígbà tí a kọ́ ní ilà ara rẹ̀. Bí ọjọ́ náà gan ni a kọ́ Abrahamu ní ilà, àti Ishmaeli ọmọ rẹ̀ ọkùnrin, àti gbogbo àwọn ọkùnrin ilé rẹ̀ tí a bí nínú ilé rẹ̀, àti tí a sì fi owó rà lọ́wọ́ àlejò ni a kọ́ ní ilà pẹ̀lú rẹ̀.
2: Jẹ́nẹ́sìsì, orí 18. Olúwa sì farahàn ní ibo Mamre, òun sì jókòó lé ẹnu ọ̀nà àgọ́ ní ìmoru ọjọ́, ó sì gbé ojú rẹ̀ sókè, ó wò, sì kíyèsí, ọkùnrin mẹ́ta dúró ní ẹ̀bá ọ̀dọ̀ rẹ̀. Nígbà tí ó sì rí wọn, ó súré láti ẹnu ọ̀nà àgọ́ lọ ìpàdé wọn, ó sì tẹríba sílẹ̀, ó sì wí pé, "Olúwa mi, ǹjẹ́ bí mo bá rí oore ọ̀fẹ́ ní ojú rẹ, èmi bẹ̀ ọ́, má ṣe kọjá lọ kúrò lọ́dọ̀ ọmọ ọ̀dọ̀ rẹ. Jẹ́ kí a mú omi díẹ̀ wá ní ìsinsìnyí, kí ẹ̀yin kí ó sì wọ ẹsẹ̀ yín, kí ẹ̀yin kí ó sì sinmi lábẹ́ igi. Èmi ó sì mú oúnjẹ díẹ̀ wá, kí ẹ̀yin sì fi ọkàn yín balẹ̀. Lẹ́yìn èyí ni kí ẹ̀yin máa kọjá lọ. Ǹjẹ́ nítorí náà ni ẹ̀yin ṣe tọ ọmọ ọ̀dọ̀ yín wá?" Wọ́n sì wí pé, "Ṣe bẹ́ẹ̀ bí ìwọ ti wí." Abrahamu sì yára tọ Sara lọ nínú àgọ́, ó wí pé, "Yára mú òṣùwọ̀n ìyẹ̀fun dáradára mẹ́ta kí o pòó kí o sì dín àkàrà." Abrahamu sì súré lọ sínú agbo, ó sì mú ẹgbọrọ màlúù kan tí ó rọ̀ tí ó dára, ó fi fún ọmọkùnrin kan, òun sì yára láti sè é, ó sì mú òrí àmọ́ àti wàrà àti ẹgbọrọ màlúù tí ó sè, ó sì gbé e kalẹ̀ níwájú wọn, òun sì dúró tì wọ́n ní abẹ́ igi náà, wọ́n sì jẹ ẹ́. Wọ́n sì bíi pé, "Níbo ni Sara aya rẹ wà?" Ó sì wí pé, "Wò ó nínú àgọ́." Ó sì wí pé, "Èmi ó sì tún padà tọ̀ ọ́ wá ní tòótọ́ ní ìwòye àmọ́dún. Sì kíyèsí, Sara aya rẹ yóò ní ọmọkùnrin kan." Sara sì gbọ́ ní ẹnu ọ̀nà àgọ́ tí ó wà lẹ́yìn ọkùnrin náà. Ǹjẹ́ Abrahamu òun Sara gbó, wọ́n sì pọ̀ ní ọjọ́, o si dekun ati ma ri fun Sara bi iwa obirin. Nitori na Sara rerin ninu ara re wipe leyin igba ti mo di ogbologbo tan emi o wa ni ayo ti Oluwa mi si di ogbologbo pelu. Oluwa si wi fun Abraham pe nitori kini Sara se rerin wipe emi o wa bimo ni toto eni ti o ti gbo tan. O nkan asoro fun Oluwa ni akoko ti a da emi o pada to wa ni iwoye amodun Sara yo si ni omokunrin kan. Sara si se wipe emi ko rerin nitori ti o beru o si wipe be ko sugbon iwo rerin. Awon okunrin na si dide kuro nibe won koju si Hasodomu. Abraham si ba won lo lati si won di ona. Oluwa si wipe emi ho apa ohun ti emi o se mo fun Abraham nitori pe Abraham yo sa di orilede nla ati alagbara ati gbogbo orilede aye ni a bukun fun nipase re nitori ti mo mo pe ohun fi ase fun awon omo re ati fun awon ara ile re leyin re ki won ki o ma pa ona Oluwa mo lati se ododo ati idajo ki Oluwa ki o le mo ohun ti o ti so fun Abraham wa fun. Oluwa si wipe nitori ti igbe Sodomu ongo mura po ati nitori ti ese won papo ju emi o sokale lo ni isisin yi ki n ri bi won ti le se gege bi okiki igbe re ti o de odo mi bi be si ko emi o mo. Awon okunrin na si yi oju won pada kuro nibe won si lo si Sodomu sugbon Abraham duro sibe niwaju Oluwa. Abraham si sumo odo re o si wipe iwo arun olododo pelu eniyan buburu boya adota olododo yo wa ninu ilu na iwo arun iwo ki yo ada ibe na si nitori adota olododo ti o wa ninu re o adara ti iwo fi se bi iru eyi lati run olododo pelu eniyan buburu ti awon olododo yo fi dabi awon eniyan buburu o adara onidajo gbogbo aye ki o a se eyi ti o to. Oluwa si wipe bi mo ba ri adota olododo ninu ilu Sodomu nje emi o da gbogbo ibe si nitori won. Abraham si dahun o si wipe wo ni isisin yi emi ti dawole lati ba Oluwa soro emi eni ti se rupe ati eru boya marun adin ninu adota olododo na iwo harun gbogbo ilu na nitori marun. Oun si wipe bi mo ba ri marun le logoji nibe emi ki yo run. O si tun so fun ewe o ni boya o ri ogoji nibe oun si wipe emi ki yo run nitori ogoji. O si tun wipe jo ki inu ki o ma se bi Oluwa emi o si ma wi boya o ri ogbon nibe oun si wipe emi ki yo run bi mo ba ri ogbon nibe. O si wipe wo na emi ti dawole lati ba Oluwa soro boya a o ri ogun nibe oun si wipe emi ki yo run nitori ogun. O si wipe jo ki inu ki o ma se bi Oluwa ekan soso yi ni emi o si wi mo boya o ri mewa nibe oun si wipe emi ki yo run nitori mewa. Oluwa si ba ti re lo loju kan na bi o ti ba Abraham soro tan. Abraham si pada lo si ibujoko re.
0: This CLM Radio, the spiritual warfare is our concern.
2: Genesis, ori ikokandini ogun. Awon angeli meji si wa si Sodomu ni asale, Lot si joko ni enu bode Sodomu. Bi Lot si ti ri won, o dide lati pade won, o si doju bole. O si wipe kiyesi ni isisin yi, eyin Oluwa mi. Emi beyin, eya si ile omo odo yin, ki esi wo. Ki esi wo ese yin, eyin o si dide ni kutukutu, ki esi ma ba ti yin lo. Won si wipe nda o ṣugbọn awọ joko ni igboro le oro ni o si ro won gidigidi won si yato won si wo inu ile re o si se ase fun won o si din akara alaiwo fun won won si je ṣugbọn ki won ki o to dubule awọn okunrin ara ilu na awọn okunrin Sodomu won yi ile na ka ati agba ati ewe gbogbo eniyan lati ori igun mererin wa won si pe Lot won si bi pe nibo ni awọn okunrin ti o to wa ni ale yi wa mu won jade fun wa ki awa ki o le mo won. Lot si jade to won lo yi enu ona o si se ilekun leyin re o si wipe arakunrin emi beyin e ma se huwa buburu be ki ese ni isisin yi emi ni omobirin meji ti ko ti mo okunrin emi beyin e je ki mu won jade to yin wa ki eyin ki o si fi won se bi o ti to loju yin sugbon awon okunrin won yi sa ni ki e ma se ni nkan nitori na ni won sa se wa si abe orule mi won si wipe bi seyin won si tun wipe eyi yi wa se atipo won si fe se onidajo nje iwo ni a ti le se ni buburu ju won lo. Won si ro lu okunrin na ani Lot won si sumo lati fo ilekun sugbon awon okunrin na na owo won won si fa Lot mo odo sinu ile won si ti ilekun won si bu ifojulu awon okunrin ti o wa ni enu ona ile na ati ewe ati agba be ni won da ara won ni agara lati ri enu ona. Awon okunrin na si wi fun Lot pe iwo ni enikan ni yin pelu ana re okunrin ati awon omo re okunrin àti àwọn ọmọ rẹ obìnrin àti ohunkóhun tí ìwọ ní ní ìlú mú wọn jáde kúrò ní iyì nítorí àwa ọrùn ibí yìí nítorí tí ibi wọn di púpọ níwájú olúwa olúwa sì ràn wá láti rún. Lọ́ọ̀tì sì jáde ó sì sọ fún àwọn àna rẹ ọkùnrin tí wọn gbé àwọn ọmọbìnrin rẹ ní ìyàwó ó wípé ẹ dìde ẹ jáde kúrò ní iyì nítorí tí olúwa yóò rún ìlú yìí ṣùgbọn ó dàbí ẹlẹtàn lójú àwọn àna rẹ. Nígbà tí ọ̀yẹ́ sì ń là nígbà náà ni àwọn áńgẹ́lì náà lé Lọ́ọ̀tì ní eré wípé dìde mú aya rẹ àti àwọn ọmọbìnrin rẹ méjèèjì tí ó wà níyìn kí ìwọ kí ó má ba àrùn nínú ìyàṣẹ ìlú yìí. Nígbà tí ó sì ń lọ́ra àwọn ọkùnrin náà náwọ́ mu ní ọwọ́ àti ọwọ́ aya rẹ àti ọwọ́ ọmọbìnrin rẹ méjèèjì olúwa ṣàṣàánú fún un wọ́n sì mú un jáde wọ́n sì fi sẹ́yìn odi ìlú náà. Ó sì ṣe nígbà tí wọ́n mú wọn jáde sẹ́yìn odi tán ni ó wípé sáà sálà fún ẹ̀mí rẹ má ṣe wo ẹ̀yìn rẹ bẹ́ẹ̀ ni kí ìwọ kí o má ṣe dúró ní gbogbo pẹ̀tẹ́lẹ̀ sáà sálà lọ sí orí òkè kí ìwọ kí o má ba ṣègbé. Lọ́ọ̀tì sì wí fún wọn pé bẹ́ẹ̀ kọ́ olúwa mi kíyèsí iná ọmọ ọ̀dọ̀ rẹ ti rí orí ọ̀fẹ́ gbà ní ojú rẹ ìwọ sì ti gbé àánú rẹ ga tí ìwọ fi hàn mí ní gbígbà ẹ̀mí mi là ṣùgbọ́n èmi kì yóò lè sá lọ sí orí òkè kí ibi kí o má ba bá mi níbẹ̀ kí èmi kí o má ba kú kíyèsí iná ìlú yìí súnmọ́ tòsí láti sá sí kékeré sì ni jọ̀ọ́ jẹ́ kí n sálà sí ibẹ̀ kékeré akọ ọkàn mi yóò sì yè. Ó sì wí fún un pé wò ó mo gbà fún ọ ní ti ohun kan yìí pẹ̀lú èmi kì yóò rún ìlú yìí nítorí èyí tí ìwọ ti sọ yára sálà síbẹ̀ nítorí èmi kò lè ṣe ohun kan títí ìwọ fi dé ibẹ̀. Nítorí náà ni a ṣe ń pe orúkọ ìlú náà ní Suari. Oòrùn là sórí ilẹ̀ nígbà tí Lọ́ọ̀tì wọ ìlú Suari. Nígbà náà ni Olúwa rọ̀jò súfúrì òkúta iná àti iná láti ọ̀dọ̀ Olúwa láti ọ̀run wá sí orí Sodomu Gomora. Ó sì rún ìlú wọn ni àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn ni àti ohun tí ó kù jáde ní ilẹ̀. Ṣùgbọ́n aya rẹ̀ bojú wo ẹ̀yìn lẹ́yìn rẹ̀ ó sì di ọwọ̀n iyọ̀. Abrahamu sì dìde ní kùtùkùtù òwúrọ̀ ó lọ sí ibi tí ó gbé dúró níwájú Olúwa. Ó sì wo ìhà Sodomu Gomora àti ìhà gbogbo ilẹ̀ agbègbè wọn ni. Ó sì wò ó sì kíyèsí èéfín ilẹ̀ náà rú sókè bí èéfín ìléru. Ó sì ṣe nígbà tí Ọlọ́run run ìlú agbègbè wọn ni Ọlọ́run rántí Abrahamu ó sì rán Lọ́ọ̀tì jáde kúrò láàrin ìparun náà nígbà tí ó run ìlú wọn ni nínú èyí tí Lọ́ọ̀tì gbé ti jókòó. Lọ́ọ̀tì sì jáde kúrò ní Suari ó sì ń gbé orí òkè àti àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì pẹ̀lú rẹ̀ nítorí tí ó bẹ̀rù àti gbé Suari ó sì ń gbé inú ihò òun àti àwọn ọmọbìnrin rẹ̀ méjèèjì. Èyí àkọ́bí sì wí fún àtẹ̀lé pé bàbá wa gbó kò sì sí ọkùnrin kan ní ayé mọ́ tí yóò wọlé tọ̀ wá wá gẹ́gẹ́ bí ìṣe gbogbo ayé wá jẹ́ kí a mú bàbá wa mu ọtí wáìnì àwọ̀ sì sùn tí kí a lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa. Wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì ní òru náà èyí àkọ́bí wọlé tọ̀ ó sì sùn tí bàbá rẹ̀ òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde. Ó sì ṣe ní ijọ́ kejì ni ẹ̀gbọ́n wí fún àbúrò pé kíyèsí èmi sùn tí bàbá mi ní òru àná jẹ́ kí a sì mú un mu ọtí wáìnì ní òru yìí pẹ̀lú kí ìwọ kí o sì wọlé kí o sì sùn tí kí àwa kí o lè ní irú ọmọ láti ọ̀dọ̀ bàbá wa. Wọ́n sì mú bàbá wọn mu ọtí wáìnì ní òru náà pẹ̀lú àbúrò sì dìde ó sì sùn tí òun kò sì mọ ìgbà tí ó dùbúlẹ̀ àti ìgbà tí ó dìde. Bẹ́ẹ̀ ni àwọn ọmọbìnrin Lọ́ọ̀tì méjèèjì lóyún fún bàbá wọn èyí àkọ́bí sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní Moabu ó ní bàbá àwọn ará Moabu títí di òní. Èyí àtẹ̀lé òun pẹ̀lú sì bí ọmọkùnrin kan ó sì pe orúkọ rẹ̀ ní Benami ó ní bàbá àwọn ọmọ Amoni títí di òní.
1: Jẹnẹsìsì orí ogún. Abrahamu sì ṣí láti ibẹ̀ lọ sí ilẹ̀ ìhà gúúsù ó sì jókòó ní agbede méjì Kádéṣì òun Ṣúrì ó sì ṣe àtìpó ní Gerari. Abrahamu sì wí ní ti Sara aya rẹ̀ pé arábìnrin mi ni. Abimeleki ọba Gerari sì ránṣẹ́ ó sì mú Sara ṣùgbọ́n Ọlọ́run tó Abimeleki wá ní ojúran ní òru ó sì wí fún un pé kíyèsí òkú ní ìwọ nítorí obìnrin tí ìwọ mú nù nítorí aya ọkùnrin kan ní í ṣe. Ṣùgbọ́n Abimeleki kò súnmọ́ òun sì wí pé Olúwa ìwọ òun orílẹ̀-èdè olódodo pẹ̀lú òun kò wá wí fún mi pé arábìnrin mi ní í ṣe. Obìnrin tìkálà rẹ̀ sì wí pé arákùnrin mi ni bí òtítọ́ inú àti aláìṣẹ́ ọwọ́ mi ni mo fi ṣe èyí. Ọlọ́run sì wí fún un ní ojúran pé bẹ́ẹ̀ ni èmi mọ̀ pé bí òtítọ́ inú rẹ ni ìwọ ṣe èyí. Nítorí náà ni èmi sì ṣe dá ọ dúró kí o má bàa ṣẹ̀mí. Nítorí náà ni èmi kò ṣe jẹ́ kí ìwọ kí o fọwọ́ kàn án. Ǹjẹ́ nítorí náà mú aya ọkùnrin náà padà fún un wòlíì ni òun ṣàì ṣe òun ó sì gbàdúrà fún ọ ìwọ ó sì yè. Bí ìwọ kò bá sì mú un padà kí ìwọ kí o mọ̀ pé kíkú ni ìwọ ó kú ìwọ àti gbogbo ẹni tí ó jẹ́ tìrẹ. Nítorí náà Abimeleki dìde ní kùtùkùtù òwúrọ̀ ó sì pe gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ rẹ̀
3: ó sì wí gbogbo nǹkan wọ̀nyí ní etí wọn, ẹ̀rú sì bá àwọn ènìyàn náà gidigidi. Nígbà náà ni Abimeleki pe Abrahamu, ó sì wí fún un pé, kí ni o ṣe sí wa yìí? Ẹ̀ṣẹ̀ kí ni mo ṣe ọ́? Tí ìwọ fi mú ẹ̀ṣẹ̀ ńlá wá sí orí mi àti sí orí ìjọba mi, ìwọ kò wá sí mi tí a kì bá kú. Abimeleki sì wí fún Abrahamu pé, kí ni ìwọ rí tí ìwọ fi ṣe nǹkan yìí? Abrahamu sì wí pé, nítorí tí mo rò pé nítòótọ́ ẹ̀rọ Ọlọ́run kò sí níyìn yìí, wọ́n sì pa mí nítorí aya mi. Àti pẹ̀lú nítòótọ́ arábìnrin mi ní ṣe ọmọbìnrin bàbá mi ni, ṣùgbọ́n kì í ṣe ọmọbìnrin ìyá mi, ó sì di aya mi. Ó sì ṣe nígbà tí Ọlọ́run mú mi rìn kiri láti ilé bàbá mi wá, òun ni mo wí fún un pé, èyí ni oore rẹ tí ìwọ máa ṣe fún mi. Níbikíbi tí àwọ̀ gbé dé, máa wí nípa tèmi pé arákùnrin mi ni òun. Abimeleki sì mú àgùntàn àti akọ màlúù àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin, ó sì fi wọn fún Abrahamu, ó sì mú Sara aya rẹ̀ padà fún un. Abimeleki sì wí pé, kíyèsí, ilẹ̀ mi nìyí níwájú rẹ, jókòó níbi tí ó wù ọ́, ó sì wí fún Sara pé, kíyèsí, mo fi ẹgbẹ̀rún ìwọ̀n fàdákà fún arákùnrin rẹ, kíyèsí, òun ni ìbòjú fún ọ. Fún gbogbo àwọn tí ó wà lọ́dọ̀ rẹ àti níwájú gbogbo àwọn ẹlòmíràn ni a dá ọ láre. Abrahamu sì gbàdúrà sí Ọlọ́run. Ọlọ́run sì mú Abimeleki ní aradá àti aya rẹ̀ àti àwọn ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀, wọ́n sì bímọ. Nítorí Olúwa ti ṣe inú àwọn ará ilé Abimeleki funfun nítorí ti Sara aya Abrahamu.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ bí a ti péjọ lónìí, wípé a péjọpọ̀ pẹ̀lú ayọ̀, pẹ̀lú inú dídùn, pẹ̀lú ìrètí wípé ohun gbogbo tí a ó béèrè lẹ ó ṣe fún wa. Nítorí àwa ni ẹ ti ṣe ní olóríire, tí ẹ ti fún wa ní àwọn ìlérí, ìlérí tí ò lè yẹ, ìlérí tí kì í tà sí. Wípé nígbàkúùgbà, bóyá a ní wàhálà ni, àbí a ní àwọn ìṣòro ní ìgbésí ayé wa, bí a bá ké pè yín pẹ̀lú ọkàn òtítọ́ àti pẹ̀lú ìgbàgbọ́ wípé ẹ ó gbọ́, a sì mọ̀ wípé ẹ ò tí ì dojú tì wá nígbà kankan rí. Láti ìgbà tí àwọn onígbàgbọ́ láti ayébáyé tí wọ́n ti ń ké pè yín, tí wọ́n ti ń ké pe orúkọ Jésù, láti ìgbà ilẹ̀ ti ń gbọ́ tiwọn, títí dòní olóòní yìí lẹ̀sì ń gbọ́ tiwa bákan náà, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí la ti ń gbọ́, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu, iṣẹ́ àmì tí ẹ ń ṣe. Àdúpẹ́ ẹgbà pé àtìyìn wa. Èyí ni ó mú kí a wá pẹ̀lú ọkàn ìgbàgbọ́, pẹ̀lú ayọ̀, pẹ̀lú onídídùn àti ìrètí wípé lónìí pẹ̀lú bí a ó ti gbàdúrà wípé ó gbọ́ tiwa. Ẹ̀bẹ̀ àti àdúrà wa ni wípé ibikíbi tí àìsàn bá wà, ẹ bá wa lé wọn jáde. Ibikíbi tí àìní tàbí ìpọ́njú tí ó bá wà ní ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan nínú wa, ẹ bá wa mú ọ kúrò lórúkọ Jésù. Ẹ ṣàánú fún àwọn ènìyàn yín, ẹ fún wọn ní ayọ̀ àti inú dídùn, kí àdúrà wọn kí ó gbà. Àdúpẹ́ wípé ẹ ti gbọ́, lórúkọ Jésù Kristì Olúwa wa. Inú mi dùn láti rí wípé a tún péjọ lónìí, sẹ́sẹ̀ àgbélébó ní iwájú Olúwa, kí a ba lè sọ àwọn ẹ̀dùn ọkàn wa fún Olúwa. Nítorí wípé ìdánilójú tí a ní ní ìgbàkúùgbà tí a bá wá síwájú Olúwa ni wípé bí a ti ń ké pè é ni yóò máa dá wa lóhùn. Bí a bá ké pe Olúwa pẹ̀lú ìgbàgbọ́, bí a bá mú àwọn ìlérí tí ó ti ṣe fún wa nínú ọ̀rọ̀ rẹ̀ tí a mú wá sí iwájú Ọlọ́run, tí a ń sọ fún un wípé òun ni ó ṣèlérí, ohun tí ó sì ṣèlérí, ẹni tí kì í kùnà wípé kí ó mú nǹkan wọ̀nyí ṣe, ó dájú wípé yóò mú wọn ṣe, yóò gbọ́ àdúrà wa. Àdúrà mi lónìí ni wípé ẹnì kọ̀ọ̀kan wa tí a wá síhìn-ín wípé Ọlọ́run yóò dáhùn àdúrà wa. Lónìí mo ń sọ̀rọ̀ nípa àkòrí kan tí ó ṣe pàtàkì, tí ó yẹ fún ẹnì kọ̀ọ̀kan wa láti wò pẹ̀lú ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Kí a rí wípé bí a ti ń gbọ́ ọ̀rọ̀ tí a ń sọ lónìí yìí, wípé a fiyè sí, a gbà á gbọ́, a dúró lé e lórí, a sì ṣiṣẹ́ lórí rẹ̀, èyí ni wípé a gbàdúrà gẹ́gẹ́ bí a ó ti máa kọ́ wa. Ọ̀rọ̀ tí mo ń sọ lónìí ni agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Agbára ìsọtẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ onígbàgbọ́. Gbà tí a ń sọ nípa ìsọtẹ́lẹ̀, ó ṣeéṣe kí ó ya àwọn ẹlòmíràn lẹ́nu. Nítorí wípé àwọn ẹlòmíràn wọ́n máa ń fi ẹ̀sùn kàn wá àwọn ẹlòmíràn tí wọ́n wà ní ìta. Wọ́n máa sọ wípé a ò fi àyè gba ẹ̀bùn ìsọtẹ́lẹ̀, a ò sì fi àyè gba àwọn wòlíì láàrin wa. Irú àwọn tí wọ́n ń sọ bẹ́ẹ̀ òye òye wọn dáradára. Wọ́n máa ń rò wípé bí wọ́n ti ń ṣe ní ìjọ ẹlẹ́mìí, èyí tí wọ́n ń pè ní ìjọ ẹlẹ́mìí, gba tí wọn ò bá rí irú bẹ́ẹ̀ ní àkókò tiwa tàbí nínú ìjọ tiwa, wọ́n máa ń rò wípé a ò mọ ohun tí wọ́n ń pè ní ìsọtẹ́lẹ̀ tàbí ẹ̀bùn àwọn wòlíì. Ṣùgbọ́n ohun tí ó dàbí ẹni wípé kò yé àwọn tí wọ́n ń fi irú ẹ̀sùn yìí tí wọ́n ń fi kàn wá ni wípé wọn ò mọ ìyàtọ̀ tó wà láàrin àwọn wòlíì ti májẹ̀mú láéláé àti àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú tuntun. Àyè ò sí fún wa láti ṣe àlàyé púpọ̀ nípa rẹ̀, ṣùgbọ́n jẹ́ kí n sọ díẹ̀ fún ọ. Àwọn wòlíì tí wọ́n wà nínú májẹ̀mú láéláé, a rí i wípé nípa ìwọṣọ wọn a máa ń dá wọn mọ̀ yàtọ̀ sí àwọn ọmọ Ísírẹ́lì tó kù. Àwọn wòlíì tí ó wà nínú májẹ̀mú tuntun, a kìí dá wọn mọ̀ pẹ̀lú aṣọ bí àpọ́sẹ̀lì ti ń wọṣọ, tí wòlíì ń wọṣọ, tí ẹ̀vánjẹ́lìsì ń wọṣọ, tí ajíhìnrere tí ó ń wọṣọ, tàbí tí àwọn olùkọ́, olùṣọ́ àgùntàn àti àwọn ọmọ ìjọ ọmọlẹ́yìn Kristi bí wọ́n ti ń wọṣọ. Bẹ́ẹ̀ ni a rí i wípé àwọn wòlíì májẹ̀mú tuntun bákan náà wọ́n ń wọṣọ. A kìí fi aṣọ gẹ̀rẹ̀jẹ̀ tàbí aṣọ tí a ò fọ̀ fún odindi ọdún kan tàbí aṣọ tí ó ń wọ́lẹ̀, a kìí fi dá wòlíì ti májẹ̀mú tuntun, a kìí fi dá wọn mọ̀. Nínú májẹ̀mú láéláé ni a rí i wípé ẹni bíi Mósè, ó ní ọ̀pá tí a bá lọ́wọ́ rẹ̀ nígbà tí a pè é. Kìí ṣe bẹ́ẹ̀ nìkan Elisha, a rí i wípé òun náà ní ọ̀pá nítorí wípé a sọ fún wa nígbà tí ọmọ kan kú tí a sọ fún Gehazi wípé kí ó lọ jí i dìde, Elisha fun ní ọ̀pá rẹ̀. Nítorí bẹ́ẹ̀ àwọn ti májẹ̀mú láéláé wọ́n máa ń gbé ọ̀pá káàkiri. Àwa tí a wà ní májẹ̀mú tuntun, ṣé o bá ọ̀pá lọ́wọ́ Jésù Kristì? Òun ni wòlíì àgbà, òun ni ẹni tí sọ tí kì í yẹ̀, òun ni ẹni tí ó rí àwọn nǹkan tí ń bọ̀ níwájú. Òun ló sọ wípé ọ̀rọ̀ ayé àti ọ̀run wọ́n lè kọjá lọ, kí kínní nínú ọ̀rọ̀ mi kì yóò kọjá lọ láìṣẹ. Òun ni wòlíì àgbà tí ó rí òpin ayé ní àkókò tí ó ń ṣe iṣẹ́ ìránṣẹ́, ṣùgbọ́n kò gbé ọ̀pá lọ́wọ́. A sì rí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu tí èèyàn bíi Paulu tàbí èèyàn bíi Pétérù àti Jòhánù, èyí tí wọ́n ṣe, a ò rí ọ̀pá lọ́wọ́ wọn. Àwọn tí òye òye nǹkan tí wọ́n fi máa ń dá wọn mọ̀ láàrin ara wọn ni wípé wọ́n máa ń gbé ọ̀pá lọ́wọ́. Bí wọ́n bá ti gbé ọ̀pá lọ́wọ́, wọ́n á sọ fún wọn wípé àwọn jẹ́ wòlíì ni. Wọ́n á sì máa wo àwa tí a wà ní ìjọ oníhìnrere, àwa tí májẹ̀mú tuntun tí ó yé dáradára, àwa tí májẹ̀mú tí a bá wa dá pẹ̀lú Jésù Kristì, àwa tí a fi sọ́kàn tí a sì ń tẹ̀lé. Wọ́n máa fi ẹ̀sùn kàn wá wípé a ò mọ bí a ti gbàdúrà nítorí wípé a kìí ṣe wòlíì, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. A máa rí wípé nínú májẹ̀mú láéláé ni a máa rí wípé Mósè ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀, Joshua ó bọ́ bàtà kúrò lẹ́sẹ̀, kìí ṣe bẹ́ẹ̀ nìkan. Ezekieli ìgbà mìíràn wà tí a sọ fún àti Isaiah pàápàá wípé kí wọ́n máa rìn láì lo bàtà kí ó ba lè jẹ́ àpẹẹrẹ fún àwọn ọmọ Ísírẹ́lì kó máa bí wọ́n ní ìbéèrè wípé kí ló dé tí wọ́n fi ń ṣe bẹ́ẹ̀. Nípa ìbéèrè tí wọ́n ń bi wọ́n yìí, wọ́n á lè sọ fún àwọn ènìyàn wípé ẹ ti dẹ́ṣẹ̀ sí Olúwa. Nítorí bẹ́ẹ̀ agbára Ọlọ́run àti ìfarahàn Ọlọ́run ó kúrò láàrin yín, ó jẹ́ àpẹẹrẹ fún wọn. Bí o bá wo májẹ̀mú tuntun, a ó rí wípé kí a máa bọ́ bàtà kì í ṣe ìṣe Jésù.

mọ́ àwọn ni òye òye. Àwa a mọ ọ̀rọ̀ Ọlọ́run, a sì mọ̀ wípé wòlíì wà nínú májẹ̀mú láéláé, ó wà nínú májẹ̀mú titun, ṣùgbọ́n iṣẹ́ ẹ̀sìn wọn yàtọ̀ síra. Àti wípé agbára tí wọ́n lò àti ọ̀nà tí wọ́n fi gbàdúrà ó yàtọ̀ sí ara wọn. Nínú májẹ̀mú láéláé ni a rí wípé ìgbà mìíràn bí Mósè bí ó bá fẹ́ gbàdúrà a lọ sí orí òkè láti lọ gba ààwẹ̀ fún ó ṣeéṣe kí ó jẹ́ ogójì ọjọ́. Ṣùgbọ́n nínú májẹ̀mú titun, ṣé orí Pétérù nígbà tí ó ń gba ààwẹ̀ a sọ wípé ó wà ní ilé rẹ̀, ó sì wà ní òkè ilé rẹ̀ níbi tó ti ń gbàdúrà kí ó tó di wípé ó sọ̀kalẹ̀ wá láti wá jẹun. Ṣé orí Pọ́ọ̀lù nígbà tí ó gba ààwẹ̀ ọjọ́ mẹ́ta tí kò jẹun tó ń gbàdúrà, Ọlọ́run ń sọ fún Ananias wípé ilé ibi báyìí báyìí ni ó ti bá Pọ́ọ̀lù, kò ṣe lọ sí orí òkè, kì í ṣe májẹ̀mú láéláé ni. Nítorí bẹ́ẹ̀ jẹ́ kí ó yé ọ, àwọn tí wọ́n ń fẹ̀sùn kàn wá wípé ìsọtẹ́lẹ̀ ò yé wa tàbí ẹ̀bùn àwọn wòlíì ò yé wa, àwọn ni ò yé. Ọ̀rọ̀ Ọlọ́run yé àwa dáradára. Lónìí mo sọ wípé mo ń sọ̀rọ̀ nípa agbára ìsọtẹ́lẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ àwa onígbàgbọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú, jẹ́ kí n tún sọ fún ọ, kì í ṣe gbogbo àwa tí a wà nínú májẹ̀mú titun. Nínú ìjọ tí a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí májẹ̀mú titun ni a jẹ́ wòlíì. Jẹ́ kí a wo Kọ́rìntì kínní orí ìkejìlá ẹsẹ̀ ìkọkàndínlọ́gbọ̀n. Gbogbo wọn ní ṣe àpọ́sẹ̀lì bí, gbogbo wọn ní ṣe wòlíì bí, gbogbo wọn ní ṣe olùkọ́ni bí, gbogbo wọn ní ṣe ní ṣiṣẹ́ ìyanu bí. Ìdáhùn tí ó yọ jáde fún àwọn ìbéèrè wọ̀nyí ni pé rárá ń dà o. Kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní àpọ́sẹ̀lì, kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní wòlíì, kì í ṣe gbogbo àwọn onígbàgbọ́ ni a lè pè ní olùkọ́ni tàbí ẹni tí ń ṣe iṣẹ́ ìyanu. Kí ni ṣe tí a ò lè pe gbogbo àwọn onígbàgbọ́ ní wòlíì tàbí àpọ́sẹ̀lì? Wo ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Ọlọ́run sì gbé àwọn mìíràn kalẹ̀ nínú ìjọ. Ìkíní, àwọn àpọ́sẹ̀lì. Ìkejì, àwọn wòlíì. Ẹ̀kẹta, àwọn olùkọ́ni. Lẹ́yìn náà iṣẹ́ ìyanu. Lẹ́yìn náà ẹ̀bùn ìmúláradá, ìrànlọ́wọ́, ẹ̀bùn àkóso onírúurú èdè. Níhìn-ín ni ó ti jẹ́ kí ó yé wa wípé Ọlọ́run gbé àwọn kan kalẹ̀, kì í ṣe gbogbo ènìyàn ni ó fún ní ẹ̀bùn àpọ́sẹ̀lì tàbí ẹ̀bùn wòlíì tàbí ẹ̀bùn ìmúniláradá tàbí ẹ̀bùn olùkọ́ni. Kì í sì ṣe gbogbo ènìyàn ni a lè pè ní olùṣọ́ àgùntàn. Nínú Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá, Éfésù orí kẹrin ẹsẹ̀ ìkọkànlá, ó sì ti fi àwọn kan fúnni bí àpọ́sẹ̀lì àti àwọn mìíràn bí wòlíì àti àwọn mìíràn bí ẹ̀fánjẹ́lìsì àwọn ajíhìn rere àti àwọn mìíràn bí olùṣọ́ àgùntàn àti olùkọ́ni. Níhìn-ín ni Ọlọ́run jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí àpọ́sẹ̀lì, kì í sì ṣe gbogbo àwa onígbàgbọ́ ni a gbé kalẹ̀ gẹ́gẹ́ bí wòlíì, gẹ́gẹ́ bí ẹ̀fánjẹ́lìsì ajíhìn rere, gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí gẹ́gẹ́ bí olùkọ́ni. Ṣùgbọ́n mo fẹ́ kí ó yé wa ohun kan tí a rí ní ìgbésí ayé àwọn wòlíì, ìbáṣe májẹ̀mú láéláé tàbí májẹ̀mú titun. Ohun kan tí a rí tí ó jẹ́ kí a dá wọn mọ̀, tí ó sì jẹ́ kí ìgbésí ayé wọn kí ó yàtọ̀ sí àwọn ọmọ Ísíráẹ̀lì tó kù, òun ni ìwà àti àmì ìgbàgbọ́ nínú iṣẹ́ ìránṣẹ́ wọn. Mo fẹ́ kí o fi iyè sí èyí. Ohun tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ wòlíì nínú májẹ̀mú láéláé tàbí nínú májẹ̀mú titun, kì í ṣe aṣọ tí wọ́n wọ̀, kì í ṣe wípé kò sí bàtà lẹ́sẹ̀ wọn, kì í ṣe pé wọ́n gbé ọ̀pá lọ́wọ́, kì í ṣe wípé irun wọn gùn púpọ̀ tí a ò gẹ́, kì í ṣe wípé wọ́n wà lórí òkè tàbí wọ́n wà létí òkun. Ohun tí ó ṣe pàtàkì jù ni wípé wọ́n máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run àti wípé wọ́n ní ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n ń sọ, àti pé bí wọ́n bá ti ń sọ, wọ́n ń sọ inú Ọlọ́run. Bí wọ́n sì ti ń sọ inú Ọlọ́run, wọ́n dúró ti ọ̀rọ̀ yìí, wọ́n rí wípé ọ̀rọ̀ tí a sọ jáde

0: ẹnu wòlíì ó jẹ́ ohun tí a múṣẹ. Ìgbàgbọ́ nínú ọ̀rọ̀ tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde, èyí tí a lè lò gẹ́gẹ́ bí èdè tí wa wípé àṣẹ àti agbára wà nínú ọ̀rọ̀ wọn. Òun ni a rí wípé ó wà ní ìgbésí ayé onígbàgbọ́ tòótọ́ lónìí. Bí a bá ń pe nǹkan ní àsọtẹ́lẹ̀, tí ò bá sì yí ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, jẹ́ kí ó yí ọ lónìí, wípé àsọtẹ́lẹ̀ ni ọ̀rọ̀ tí a sọ ṣáájú àkókò kí ó tó ṣẹlẹ̀. Àsọ ṣáájú ìgbà, àsọ tẹ́lẹ̀, àsọ ṣáájú àkókò kò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n àsọ. Bí a sì ti sọ ọ̀rọ̀ yìí, a ní ìgbàgbọ́ wípé àsọtẹ́lẹ̀ ọ̀rọ̀ ni, wípé nígbòóyá nígbòóṣe ọ̀rọ̀ yìí ó ń bọ̀ wá ṣẹ. Èyí ni a fi ń pè ní àsọtẹ́lẹ̀. Ó yẹ kí onígbàgbọ́ kí ó mọ̀ wípé òun pàápàá òun ní agbára ìsọtẹ́lẹ̀ yìí. Òun ní agbára àṣẹ tí ó lè fi agbára fún ọ̀rọ̀ tí òun sọ láti ẹnu òun jáde, kí ọ̀rọ̀ tí òun sọ yìí kí ó lè di mímúṣẹ. Bí onígbàgbọ́ kọ̀ọ̀kan nínú wa lónìí, bí a bá kíyè sí ìgbésí ayé àwọn wòlíì nínú Májẹ̀mú láéláé, kí a sì rí bí Ọlọ́run ti bá wọn lò, kí a sì jẹ́ kí Ọlọ́run kí ó bá wa pàápàá lò bẹ́ẹ̀, kí a sì jẹ́ kí ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa jáde kí ó dàbí ọ̀rọ̀ tí àwọn wòlíì tí wọ́n ń sọ láti ẹnu wọn jáde. Ó dájú wípé agbára tí ó ń bá wọn ṣiṣẹ́, agbára tí ó ń ti ọ̀rọ̀ wọn lẹ́yìn, agbára tí ó mú ọ̀rọ̀ wọn wá sí ìṣe ní ìgbà ayé tiwọn, agbára kan náà yóò máa ti ọ̀rọ̀ tiwa lẹ́yìn. Agbára kan náà yóò máa mú ọ̀rọ̀ wa wá sí ìṣe. Agbára kan náà yóò fi àṣẹ àti ipá fún àwọn ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa jáde. Kí èyí kí ó tó lè rí bẹ́ẹ̀, àwọn mẹ́fà kan wà tí a ṣe àkíyèsí nínú ọ̀rọ̀ Ọlọ́run, tí a sì ṣe àkíyèsí nínú ọ̀rọ̀ àwọn wòlíì tí ìgbàanì, tí ó ṣeéṣe kí àwa pàápàá kí a lè fi sí ìgbé ayé wa lónìí, kí ọ̀rọ̀ wa kí ó ba lè ní agbára. Kí ọ̀rọ̀ àwọn wòlíì tí ìgbàanì tí ó ní, jẹ́ kí a wo nǹkan wọ̀nyí ní ìkọ̀ọ̀kan. Ìkíní, kí wòlíì àwọn tí ìgbàanì kí wọn kí ó tó sọ ọ̀rọ̀ kankan jáde lẹ́nu, a rí i wípé wọ́n gba ọ̀rọ̀ láti ẹnu Olúwa. Èyí ṣe pàtàkì púpọ̀ wípé àwọn wòlíì tí ìgbàanì wọ́n gba ọ̀rọ̀ lọ ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu Olúwa. Ó ṣeéṣe kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ lójúkojú, ó ṣeéṣe kí Ọlọ́run kí ó bá wọn sọ̀rọ̀ lọ́nà mìíràn. Ohun tí a rí ni wípé ọ̀rọ̀ tí wọ́n ń sọ, ìyẹn àwọn wòlíì tí ìgbàanì, wọ́n sọ ọ̀rọ̀ yìí gẹ́gẹ́ bí a ti fi fún wọn láti ọ̀dọ̀ Olúwa wá. Bí àwa pàápàá bí a bá ṣe bẹ́ẹ̀, bí a bá rí wípé a kò jẹ́ kí ọ̀rọ̀ kan kí ó jáde lẹ́nu wa bí kì í bá ṣe ọ̀rọ̀ tí a gbà láti ẹnu Olúwa, a ó rí wípé ọ̀rọ̀ wa yóò ní agbára, nítorí pé kì í ṣe ọ̀rọ̀ tiwa, ọ̀rọ̀ ti Ọlọ́run ni. Jẹ́ kí a wo Jeremiah orí kìíní láti ẹsẹ̀ ìkẹrin. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá, fiyèsí gidigidi. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá. Ó ṣeéṣe kí o máa sọ wípé ayé ti yí padà, ọ̀rọ̀ Olúwa kì í tọ̀ wá wá nísinsìnyí, rárá, kò rí bẹ́ẹ̀. Àwa ni a ò fiyè sí i dáradára. Sórí nígbà mìíràn, bóyá o ń ro nǹkan kan, bóyá o ní wàhálà, nǹkan kan sọ sí ọ lọ́kàn, a sọ fún ọ wípé má bínú jẹ́, Olúwa wà lórí ìfẹ́. Ọ̀rọ̀ Olúwa nìyẹn. Ó ṣeéṣe kí ìgbà mìíràn, bóyá o fẹ́ jáde ní ilé, kí nǹkan kan kí ó sọ sí ọ lọ́kàn, kí ó sọ wípé gbéjẹ jókòó má jáde. Ó dàbí ẹni wípé ìwú wà níwájú. Ọ̀rọ̀ Olúwa nìyẹn. Tàbí ó ṣeéṣe o lè jẹ́ awakọ̀. Bí o ti fẹ́ gba ọ̀nà kan, ó ṣeéṣe kí ó jẹ́ ọ̀nà apá ọ̀tún, kí nǹkan kan kí ó sọ sí ọ lọ́kàn wípé bí o bá gba ọ̀nà tí o fẹ́ gbà yìí, o ní tètè débi tí o ń lọ. Ó dàbí ẹni wípé èṣe kan ti ṣẹlẹ̀ níwájú lọ́hùn yẹn. Kí ló ń bá ọ sọ̀rọ̀ bẹ́ẹ̀? Ọ̀rọ̀ Olúwa ni. A sì sọ fún ọ wípé kí o gba ọ̀nà mìíràn. Ó ṣeéṣe kí ó jẹ́ wípé ní ibi tí o wà ni ẹnìkan ni ó fẹ́ bá ọ dọ́rẹ̀ẹ́, ló ń rẹ́rìn-ín, ló ń ṣọ̀yàyà pẹ̀lú rẹ. Kí ìkìlọ̀ kan kí ó sì sọ jáde láti ẹnu ọkàn rẹ wípé ṣọ́ra o. kìí ṣe gbogbo ohun tí ń dán ni wúrà kìí ṣe gbogbo àwọn tí ń rẹ́rìn ni ọ̀rẹ́ wa ta ló ń bá ọ sọ̀rọ̀ òbojú wẹ̀yìn owó ọ̀tún owó òsì orí ẹnì kankan bí ẹni sì ti ń fẹ́ bá ọ ṣọ̀rẹ́ bí o sì ti ń fẹ́ gbà á mọ́ra gẹ́gẹ́ bí ọ̀rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni nkankan ń lago nínú ọkàn rẹ tí nǹkan yìí ń sọ fún ẹ pé ṣọ́ra o ewu wà lójú ọ̀nà ṣọ́ra o kìí ṣe gbogbo ẹni tí ń rẹ́rìn ni ọ̀rẹ́ rẹ o ọ̀rọ̀ ọlọ́run ni níhìn-ín ni a rí i tí Jeremiah sọ wípé nígbà náà ni ọ̀rọ̀ ọlọ́run tọ̀ mí wá wípé kí èmi kí ó tó dá ọ ní inú èmi ti mọ̀ ọ́ kí ìwọ kí ó tó ti inú jáde wá lèmi ti sọ ọ́ di mímọ́ èjẹ́ wípé mo yà ọ́ sí ọ̀tọ̀ èmi sì yà ọ́ sọ́tọ̀ ṣe wòlíì fún àwọn orílẹ̀-èdè èmi sì wípé olúwa ọlọ́run sáàwó èmi kò mọ ọ̀rọ̀ ìsọ nítorí ọmọdé li èmi ṣùgbọ́n olúwa wí fún mi pé má wí pé ọmọdé li èmi ṣùgbọ́n ìwọ ó lọ sọ́dọ̀ ẹni tí èmi ò ràn ọ́ sí àti ohunkóhun tí èmi ò pàṣẹ fún ọ ni ìwọ ó sọ má bẹ̀rù níwájú wọn nítorí èmi wà pẹ̀lú rẹ láti gbà ọ́ ni olúwa wí olúwa sì na ọwọ́ rẹ̀ ó fi ba ẹnu mi olúwa sì wí fún mi pé sáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu sáàwó èmi fi ọ̀rọ̀ mi sí ọ lé ẹnu ohun tí a rí tí ó ṣe pàtàkì ní iṣẹ́ ìránṣẹ́ àwọn wòlíì yálà ní májẹ̀mú láéláé tàbí ní májẹ̀mú titun ni wípé olúwa fi ọ̀rọ̀ rẹ̀ sí wọn lé ẹnu ní ìgbàkúùgbà ni a máa ń rí wípé àwọn wòlíì yìí àwọn tí a kà nípa rẹ̀ ní bíbélì kí wọn kí ó tó sọ ohunkóhun wọn máa ń gba ọ̀rọ̀ láti ẹnu olúwa wá bí àwa pàápàá bí a bá ṣe báyìí bí a bá rí wípé kí a tó sọ ohunkóhun àwọ̀ inú bíbélì àwọ̀ inú ọ̀rọ̀ ọlọ́run a rí wípé ohun tí a ń sọ kìí ṣe wípé a ń sọ nípa ti àìgbàgbọ́ a ń sọ nípa ti ìnira tí a ní a ń sọ nípa ti àìlera tí ó wà ní àgọ́ ara wa ṣùgbọ́n a ń sọ nípa èyí tí a gbà láti ẹnu olúwa bí a bá ṣe bẹ́ẹ̀ èyí jẹ́ wípé ọ̀rọ̀ tí a sọ yìí nítorí pé ó jẹ́ ọ̀rọ̀ olúwa ó jẹ́ ọ̀rọ̀ tí ó ti ti ẹnu olúwa jáde kí a tó sọ ọ́ jáde lé ẹnu tiwa a ó rí wípé agbára àṣẹ yóò wà nínú ọ̀rọ̀ náà wọ ìwé jóòbù orí kejìlélógún.
1: Ìwé Jóòbù orí kejìlélógún ẹsẹ̀ ìkejìlélógún èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ̀ èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá kí o sì to ọ̀rọ̀ rẹ̀ èyí ni ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ bí a bá ní à ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa èyí jẹ́ wípé kí ìdánwò kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé bá ọ to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí ọjọ́ àìsàn kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ kí wàhálà kí o tó dé to ọ̀rọ̀ ọlọ́run sí àyà rẹ̀ jẹ́ kí a ṣe àpẹẹrẹ gẹ́gẹ́ bí àwọn ọmọ wa ní ilé ìwé bí o bá jẹ́ wípé àkókò tí wọ́n ń lọ sí ilé ìwé kí ìdánwò kí o tó dé wọn ò to àwọn ẹ̀kọ́ tí a ń kọ́ wọn yálà ẹ̀kọ́ nípa ti èdè òyìnbó ẹ̀kọ́ nípa ìtàn ti orílẹ̀-èdè wa ẹ̀kọ́ nípa ti ìṣirò tàbí ẹ̀kọ́ nípa ti ìmọ̀ sáyẹ́ǹsì tàbí ẹ̀kọ́ nípa àwọn nǹkan mìíràn tí wọ́n ń kọ́ wọn ní ilé ìwé wọn ò to àwọn ẹ̀kọ́ wọ̀nyí lẹ́sẹ̀ sí òkan àyà wọn ọjọ́ tí ìdánwò bá dé bí wọ́n bá lọ sí ibi ìdánwò wọn ò ní rí ohunkóhun mú jáde nítorí wípé ní àkókò tí ó yẹ kí wọn kí ó máa to ọ̀rọ̀ yìí sí òkan àyà wọn wọn ò ṣe bẹ́ẹ̀ kìí ṣe ọjọ́ ìdánwò ni a ń to ọ̀rọ̀ ọlọ́run sí àyà wa kí àìsàn tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni ọ̀rọ̀ ọlọ́run sọ nípa ìwòsàn kí wàhálà kí ó tó dé ni a ní láti kẹ́kọ̀ọ́ kí ni àwọn ìlérí ọlọ́run kí a ti to àwọn ọ̀rọ̀ wọn jọ sínú òkan àyà wa tí àìsàn bá wá dé ọ̀rọ̀ tí yóò máa jáde lẹ́nu wa yóò jẹ́ ọ̀rọ̀ ọlọ́run yóò jẹ́ ọ̀rọ̀ tí a ti tò sinu okan wa oro wo ni yo ma jade lenu wa ni ojo ti aisan de oro ti yo ma jade ni we pe emi ni oluwa olorun ti o mu yin larada bi oro yi ba tin jade lati enu wa a o gbekele oro yi nitori pe oro yi gan oro olorun ni ki se oro ti wa nigba ti aisan ba de oro wo ni o ye ki o ma jade lenu wa oro olorun ni we pe emi ki yo ku iku kiku kan sugbon emi o wa laye e je wi pe a n reti imularada lati odo olorun nigba ti aisan ba de oro wo ni yo jade lenu wa bi a ba tin to oro olorun sinu okan wa oro ti yo jade ni wi pe bi a ba gbadura fun alaisan wi pe yo ri iwosan adura igbagbo yo si wo alaisan na san eni a fi n so fun a wi pe bi oro olorun ba wa ni okan wa ti a ti to si okan wa ti a to si aya wa ki ojo ibi ojo wahala ojo ajalu iponju ki o to de oro olorun ni ti a ti gba si okan wa ni yo ma jade eyi ni ari nipa awon woli we pe oro ti o n jade lati enu won ki se aroso ki se oro ti ara won ki se oro ti enikan ti o gbele won lowo o je oro olorun bi awa papa ba fe ni agbara a se fe ni ase gege bi awon woli ohun akoko ti ani lati mu se ni wepe ki a gba oro olorun ki a to won jo si okan wa ikeji awon woli ti a ko nipa won ninu majemu lailai ari wepe won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wepe ko ye won bi a o ti mu oro yi bi a o ti mu ose won gba oro olorun gbo tokan tokan bi o ti le je wepe ko ye won bi a ti le mu awon oro won ise je ki n ka die fun ninu bibeli gege bi apere ninu awon oba kini ni a ti n wo ori ketadinlogun ese ikini awon oba kini ori ketadinlogun ese kini Elijah ara Tishbi lati inu awon olugbe Gileadi wi fun Ahabu pe bi oluwa olorun ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo li odun wonyi gege bi oro mi ki yo si iri tabi ojo ninu awon odun wonyi sugbon gege bi oro mi nihin ni ari ewe pe Elijah o gba oro Oluwa gbo ati fun li oro Olorun o si wa siwaju Ahabu lati so oro olorun yi o si so wipe gege bi oro mi je ki n se apere kan fun o mo be olorun emi ki o tumo eyi fun o ki o le ye o dara dara ohun ti a n salaye nipa re loni o je ohun ti o se pataki pupo pupo oro ti Elijah so o je oro olorun sugbon nigba ti o gbe oro yi kale fun Ahabu o so wipe bi Oluwa ti wa ni waju eni ti emi duro ki yo si iri tabi ojo nigba ti o so wipe bi Oluwa ti wa ni waju eni ti emi duro e je wipe mo ti duro ni waju Oluwa Olorun ti ba mi soro oro ti o so fun mi o je oro ti re o je oro ti Olorun ohun ti Olorun si so ni pe ki yo si iri tabi ojo sugbon nigba ti o ma pari re o ni gege bi oro mi eyi je wi pe oro Olorun o ti di oro Elijah oro Olorun ni o je ohun ti Olorun so o je ohun ti o jade lati inu Olorun sugbon ohun ti Elijah wa so ni wo pe gege bi oro mi bakan na ni a ri ninu oro ti Paul apostle ti o so igba miran a ma pe ihinrere ni ihinrere mi gbogbo wa ni asimo we pe ihinrere ti a ngbo o je ihinrere ti Jesu Christi sugbon nigba miran Paul a so we pe ihinrere mi wo Rome ori keji ese ikerindinlogun Rome ori keji ese ikerindinlogun li ojo na nigba ti Olorun yo ti ipa Jesu Kristi se idajo asiri eniyan gege bi ihinrere mi eyi ti a n so ni wepe oro ti a n so yi oro Olorun ni ṣùgbọ́n ìbá ṣe Elijah ìbá ṣe Paul wọn ti gbin ọ̀rọ̀ Ọlọ́run yìí sí ọkàn ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn ó ti bá wọn lára mu ó ti wọ inú èrò wọn ó ti wọ inú ọ̀rọ̀ ti wọn tí ó fi wá dàbí ẹni wípé ọ̀rọ̀ yìí ó jẹ́ ọ̀rọ̀ ti wọn pàápàá nínú èdè Yorùbá wọn máa ń sọ wípé bí ewé bá pẹ́ nínú ọṣẹ ewé yìí pàápàá á di ọṣẹ èyí jẹ́ wípé àti ọṣẹ àti ewé a ò ní dá wọn mọ̀ yàtọ̀ nítorí bẹ́ẹ̀ ohun tí a ń sọ ni pé ọ̀rọ̀ Ọlọ́run yìí ó ti wá sínú Elijah ó ti ṣàṣàrò lórí rẹ̀ ó ti gbà á gbọ́ ó ti gbẹ́kẹ̀lé nígbà tí ó wá ń sọ jáde ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ Ọlọ́run ni ohun tí a ń sọ ni wípé àwọn ìlérí Ọlọ́run nígbà tí o bá kà wọ́n nígbà tí o bá ṣàṣàrò lórí wọn nígbà tí o bá gbẹ́kẹ̀lé wọn nígbà tí o bá gbà wọ́n gbọ́ tí ó wá jẹ́ wípé ìlérí Ọlọ́run yìí ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ ó wá dàbí ọ̀rọ̀ tìrẹ ọ̀rọ̀ tí ó ń sọ bí o bá fẹ́ bá ìyàwó rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ọ̀rọ̀ bíbélì ni o ṣùgbọ́n ó ti di àjẹmọ́nú fún ọ bí o bá fẹ́ bá àwọn ọmọ rẹ sọ̀rọ̀ ọ̀rọ̀ Ọlọ́run ti di àjẹmọ́nú ó ń sọ jáde gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti ara rẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ o tún jẹ́ sọ wípé mo gbé ègbé ni fún mi orí mi burú ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ sí mi mo ní kí n gbégbà irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ti kúrò lẹ́nu rẹ ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu rẹ ni wípé ọjọ́ ọ̀la yóò dára bí ẹnikẹ́ni kọ̀ọ̀kan bí wọ́n sọ pé kí ló dé o ọmọ yín ni wọ́n gbé lọ síta ó lọ síta ṣùgbọ́n ó bá ìjàmbá ọkọ̀ pàdé kò séwu ọ̀rọ̀ Ọlọ́run ó ti dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú rẹ̀ tó jẹ́ wípé ọ̀rọ̀ tí ó ń sọ ní ìgbà gbogbo ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ tí wúni lórí ọ̀rọ̀ tí kì í jẹ́ kí ẹnikẹ́ni kí ó kábàámọ̀ ó sì gba ọ̀rọ̀ yìí gbọ́ tọkàntọkàn bí ó tilẹ̀ jẹ́ wípé o mọ bí a ó ṣe ṣe ọ̀rọ̀ yìí ní pípé àbí bí a ó ti mú un ṣe èyí ni a mọ̀ ní ti àwọn wòlíì wípé lákọ̀ọ́kọ́ wọ́n gba ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbà wọ́n gbẹ́kẹ̀lé wọ́n gbà á gbọ́ wọ́n fọkàn tán wọ́n sì jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó dàpọ̀ mọ́ ìgbàgbọ́ nínú wọn tí ó bá fi jẹ́ wípé ọ̀rọ̀ yìí wá jẹ́ ọ̀rọ̀ tí wọ́n sọ jáde lẹ́nu ní àkókò àìsàn wọn kì í sọ̀rọ̀ tí banilẹ́rù wọn kì í sọ̀rọ̀ nípa ikú wọn máa sọ̀rọ̀ nípa ìmúniláradá ní àkókò wàhálà wọn kì í sọ̀rọ̀ nípa bí ẹni wípé kò sí ọ̀nà tí wọn ó gbé gbà ṣùgbọ́n wọn máa ń sọ̀rọ̀ ìgbàgbọ́ jáde lẹ́nu nígbà gbogbo ni ó yẹ kí ọ̀rọ̀ rẹ kí ó jẹ́ ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ tí ó jẹ́ pé bí ẹlòmíràn bá gbọ́ á mọ̀ wípé o jẹ́ ẹni bíi ti inú Ọlọ́run ìkẹta àwọn wòlíì ti àríkà nínú májẹ̀mú láéláé àti nínú májẹ̀mú titun wọn máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde wọn sì máa ń retí ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ wọn máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run jáde wọn sì máa ń retí ọ̀rọ̀ ìmúṣẹ ọ̀rọ̀ tí wọ́n ń sọ kí ni ṣe tí àwọn wòlíì wọ̀nyí tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ tí wọ́n ń retí ìmúṣẹ nǹkan tí wọ́n ń sọ wo Isaiah Orí ọgọ́ta dín márùn-ún Isaiah kí a wò láti ẹsẹ̀ ìkọkànlá bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ mi tí ó ti ẹnu mi jáde yóò rí kì yóò padà sọ́dọ̀ mi lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wù mí yóò sì máa ṣe rere nínú ohun tí mo rán èyí ni ọ̀rọ̀ Ọlọ́run gba tí o mọ̀ wípé ọ̀rọ̀ tí ó ń jáde láti ẹnu rẹ tí ó ń jáde láti ẹnu onígbàgbọ́ wípé ọ̀rọ̀ ìgbàgbọ́ ni ó sì jẹ́ ọ̀rọ̀ tí Ọlọ́run ti kọ́kọ́ sọ sí ọ lọ́kàn láti ọwọ́ ẹ̀mí mímọ́ èyí tí o ti kà nínú bíbélì tí ẹ̀mí mímọ́ tí ó rán ọ létí rẹ̀ bí o sì ti ń sọ jáde ìgbàgbọ́ wà nínú ọkàn rẹ wípé dájúdájú Ọlọ́run kì í ṣèké wípé dájúdájú ọ̀rọ̀ yìí yóò ní ìmúṣẹ nítorí bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ tí ó ti ẹnu Ọlọ́run jáde kì yóò padà sọ́dọ̀ Ọlọ́run lófo ṣùgbọ́n yóò ṣe èyí tí ó wu Ọlọ́run yóò sì máa ṣe rere nínú ohun tí Ọlọ́run rán èyí ni a fi rí wípé nígbà tí Elijah tí ó wá sí ọ̀dọ̀ arábìnrin Oponi èyí tí a sọ fún wa wípé ó ní ọmọkùnrin kan àti wípé ìyẹ̀fun tí wọ́n ní àti òróró tí wọ́n ní yóò gbé wọn láti lè jẹ oúnjẹ ẹ̀ẹ̀kan ṣoṣo lẹ́yìn èyí wọ́n retí ikú ṣùgbọ́n wòlíì dé níhìn-ín tí wòlíì wa sọ wípé kí wọ́n kún wọn ní oúnjẹ wọ́n sọ wípé àwọn ò ní ohunkóhun ni woli wa so oro igbagbo je ki iru oro be ki o wa lenu re ni igbagbogbo oro be ki o wa lati odo emi olorun ki o wa sinu okan re ki o si so jade pelu igbagbo ninu awon ba kini ori 17 ese 13 ati ese 14 ilija si we fun pe maberu e ni a ma nri lenu woli maberu e lo e ke ari lenu onigbagbo maberu iyawo nsa esan ni maberu omo lo nsa esan ni maberu omo lo dabi eni wi pe o fe dia omo ita o fe ba awon amugbo o fe ma ba won rin awon so fun pe omo wa owo ka mo maberu o fe dabi eni pe ise fe bo lowo re ni o si nso fun arakunrin tabi arakunrin lo nso fun pe o ma dabi eni pe mu ngboro wi pe ise fe bo lo awon ko si bi ko seru fomo olorun ma beru eyi ni oro onigbagbo sugbon eni ti a pe ni onigbagbo ti o ni ajalu die tabi ti o ni wahala die tabi ti o ni idojuko ni bi ise tabi ti o ni aisan die ranpe ni ni ago ara re ti o tin sakakiri enbo ni kin gbegba o dabi eni pe aisan lo pa lagbaja iko fe on lo pa temedun eje riru on lo pa lakasogbe awa ti a je onigbagbo e se ti a fi soro iku kini o ti a o soro wi pe nitori pe Jesu Kristi wa laaye emi o wa laaye bakan na Elijah so fun wi pe ma beru lo ki o si se gege bi o ti wi sugbon ki o tete ko se akara kekere kan fun mi ninu re na ki o si mu fun mi wa leyin na ki o se tire ati ti omo re nitori bayi le Oluwa Olorun Israel wi ikoko iyefun na ki yo sofo be ni kolobo ororo na ki yo gbe titi ojo ti Oluwa yo fi ro ojo sori ile nihi ni Elijah ni o so oro fun opo yi o je oro igbagbo bi o ti le je wi pe o sese ki Elijah tabi obirin yi ki o ma mo bi a se le mu oro yi se sugbon o so pelu igbagbo o ye ki awa na ki a ma soro igbagbo be ikerin ki a ri wi pe aduro lori oro ti o ti enu wa jade bi o ti le je wi pe awon alatako won yi wa ka bi o ti le je wi pe ijinja ni to se wa ki a ri wi pe oro ti a so yi aduro lori re bi o ba je oro igbagbo ni olorun yo kin oro igbagbo yi leyin ki o je ki oro yi lo lai se e ni a ri pelu awon woli ninu majemu lailai ati ninu majemu titun eyi ni o si ye ki o je akomona fun enikokan wa we pe bi aisan ba de bi aba ti so nipa ileri olorun ileri olorun ti a so nipa re yi ni ki a duro ti ni ki a joko ti ki a ri wi pe oro olorun ti a ti so kokuna ki a ri wi pe a ni igbagbo a si fokan tan oro olorun ti a ti so yi eyi ni yo je ki agbara ati ase ki o wa ninu oro ti a nso jade lenu ikarun ki a ri wi pe a o siye meji oro olorun a o jiyan oro olorun bi o ti le je wi pe o fale die wi pe a o muse lese kese ki a ri wi pe a so oro igbagbo ye ki a se apere boya ara re o dani a si gbadura fun o tabi iwo fun are lo gbadura o si be si niyan olorun logo wi pe o dupe lowo olorun wi pe iwosan ti de bi o se so wi pe iwosan ti de yi o dabe ni pe enu re koro sibe o le jeun o dabe ni pe o lokun lara sibe sibe bi o ti gbadura tan ti o fi so wi pe mo gbagbo mo gba olorun gbo wi pe iwosan ti de sibe sibe o dabe ni pe are mu ago ara re sibe o je yi ohun pada o je so wi pe ah boya olorun o ti gbadura boya ki se ife olorun ki ara mi ki o da boya ojo iku ti sumo to si boya awon to nse mi na ti ku leyin mi boya aisan yi ohun lo ma je aisan ikeyin ti won se ti won fi foju ba iku onigbagbo o je so ru e lenu onigbagbo a ma gbekele olorun onigbagbo ki se ye meji nitori wi pe bi a ba ti gbadura bi a ba ti duro lori ileri olorun a o ni je ki iye meji ki o wa si okan wa tabi oro miran ti ki se oro igbagbo ki se be nikan ikefa o se se ki awon elomiran ki won ki o wa nitosi wa ki awon ki o ma soro igbagbo a ko ni je ki oro ta won oro ti won so yi ki o ba igbagbo wa je wo awon oba keji ori keje lati ese ikini awon oba keji ori keje lati ese ikini nigba na ni elisha wi pe egbo oro olowa bayi le olowa wi ni won ni wo yi ola li aota osuwon ye fun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ese ikeji nigba na ni ijoye kan le owo eni ti oba nfi arati da eni olorun lohun we pe o si we pe kiyesi bi olowa ti le se ferese li orun nkan yi a le ri be o si we pe kiyesi iwo fi oju re ri kiyesi iwo fi oju re ri sugbon iwo ki o je ninu re nihin ni ari ewe pe bi eni ti le nsoro aigbagbo sugbon sibe sibe eyi ko bomirin eyi ko bomilo igbagbo ati ina ti elisha o ye ki awon na ki o mo we pe bi awon ti o wa ni tosi wa bi won ti le nsoro aigbagbo ko ye ki eyi ki o mu aigbagbo wo inu okan wa je ki ran leti ohun mefa ti ati menu kan ikini ni we pe ani lati kokko gba oro olorun ileri olorun ikeji ni pe ani lati gba oro olorun ki agba gbo ki asaso lori re ki oro olorun yi ki o di oro ti wa ki o je wi pe nigba wahala nigba eponju nigba eni nigba esan oro olorun ti ati tojo sinu okan wa ni yo ma jade lenu wa yo si je oro igbagbo iketa ki ari wi pe bi ati nsoro yi jade ki a ma ri wi pe a nreti imuse oro na nitori oro ti o ti enu oluwa jade ki yo lo laise ikerin ki a duro lori oro na bi awon miran bi won ti le nja wa ni koro bi won ti le nse ye meji oro na bi won ti le nso wi pe rara ko le se se be ki a duro lori oro olorun ikarun ki a ma se se ye meji bi o ti le dabi eni pe nkan na fa le die bi o ti le dabi eni wi pe oro yi a ko tete mu se ki a ri wi pe a mo wi pe olorun ki seke yo mu oro re se ikefa ki a ri wi pe bi awon ti o ti le wa ni tosi wa bi won ti le jiyan oro na ti won sin soro aigbagbo ki a ma je ki iyan jija ti won ati aigbagbo ti won ki o bomi pa igbagbo ti wa ki a ri wi pe a gbagbo ninu oro olorun bi a ba se be o daju wi pe agbara yo wa ninu oro wa gege bi agbara ti wa ninu oro awon woli nigbani je ki a wo ninu Marko ori ikokanla Marko ori ikokanla lati ese ikejilelogun Jesu si dahun o si we fun pe eni igbagbo si olorun eni igbagbo si olorun se awon ojuse re ninu ebi ni o dabi eru owo ti o nwo olorun ni eni igbagbo si olorun se aisan ni o nfi ara re se gbogbe ti o dabi eni wi pe irora poju fun o eni igbagbo si olorun se o dabi eni wi pe aini ati iponju ni o nba oja eni igbagbo si olorun se nibi ise ni won ti ko ti o ti won so wi pe ise yo bo lowo re eni igbagbo si olorun se won rin omole loju orun ni abi won pon loju loju orun abi awon emi kemi ni won o je ko gbadun ni o ro we pe bawo ni o se bo lowo awon nkan won yi o ni ohun kan ni ki o se ni igbagbo si olorun ibaje laaro ibaje losan ibaje ni asale ni igbagbo si olorun ibaje ni ilu tabi ni ileto ni igbagbo si olorun ibaje laarin awon ore tabi laarin awon ota o dabi eni pe awon ota lo sowo papo ti won so wi pe won ni je ki o lo si iwaju won ni je ki o ni itesiwaju ni igbagbo si olorun ayekaye epo kipo ti o ba ba ara re ninu ebi ni laarin awon ore ni nibi ise ni nibi kibi ti o ba wa ayekaye ti o ba ba ara re ohun kan lo le se ki o le ni ki o le bori awon ota ki o le bori awon isele ti o nsele ni ayika re ohun kan na ni ye pe ni igbagbo si olorun wo ese iketa lelogun ni to looto ni mo wi fun yin enikeni ti o ba wi fun oke yi sidi ki o se bo sinu okun ki ti ko ba si siye meji li okan re sugbon ti o ba gbagbo pe ti o ba gbagbo pe ohun ti o nwi yo se yo ri be fun nihin ni Jesu Kristi so wi pe ase kan na ti o wa lenu awon woli nigbani ase yi le wa ni lenu eni kokan wa se o mo wi pe ase woli ni an ka nihin ti o so wi pe enikeni ti o ba wi fun oki yi pe sidi yo si ki o si bo sinu okun ti ko ba si siye meji ninu okan re ti o si gbagbo pe ohun ti ohun wi yo se oni yo ri be fun bi o ba wo igbese aye mose e la ri ni igbese aye mose bi o ba wo igbese aye joshua e la ri ni igbese aye joshua bi o ba wo igbese aye elijah tabi elisha tabi danieli tabi ezekieli isaiah jeremiah ohun kan yi ni a ri ni igbese aye won wi pe bi won ba ti so oro kan gege bi oro ti olorun fi si won lenu wi pe won ki si emeji won a gbagbo wi pe nkan yi yo ri be jesu nso fun a wi pe eni kokan wa a le ni ase ati agbara eso tele ti awon woli igbani wi pe bi aisan ba wa gege bi oke ni waju o wa bi eni ba wa gege bi oke ni waju o wa bi awon ota ba wa gege bi oke ni waju o wa bi ase iri ba wa gege bi oke ni waju o wa bi agbana ba wa gege bi oke ni waju o wa bi ohunkohun gege bi isoro bi o ba wa gege bi oke ni waju o wa wi pe a le so fun oke yi pe sidi ki a si gbagbo ki a ma se iye meji wi pe yo si ri be wese kerin le logun nitori na mo wi fun yin nitori na mo wi fun yin ohunkohun ti eyin ba toro nigbati e ba n gbadura e gbagbo pe e ti ri won gba na yo si ri be fun yin eyi ni ileri olorun fun wa o ni nitori be ohunkohun ti eyin ba n bere nigbati eyin ba n gbadura e gbagbo wi pe e ti ri won gba na yo si ri be fun yin se igbala lo nbe ni o fe bo lowo ese gbagbo bi o ba ti gbadura tan isodi mo lo nbe ni gbagbo bi o ba ti so fun olorun abi agbara emi mo latoke wa lo nbe lowo olorun gbagbo bi o ba ti so fun olorun abi asan lo wa lagu ara re ti o n fe ki olorun ki o mu kuro gbagbo o sa ti wi pe emi ni oluwa ti mu yin lara ti mu yin laada o ni adura igbagbo yo si wo alaisan naa san o ni bi o ba ti dese a o si dariji o ni adura olododo o lagbara popo gbagbo bi o ba ti gbadura o ni ami won yo ma ba won to gbagbo lo loruko mi won o ma le emi esu jade loruko mi o ni mo ba mu ohun olorokan ki o pa won lara won o gbo wole alaisan ara won yo si da bi o ba ti gbadura o ye ki o gbagbo o ni o so fun wa je kin tun ka se ole chile kan si nitori na mo we fun yin ohunkohun ti eyin ba toro nigbati e ba n gbadura e gbagbo pe eyin ti ri wa gba na eyin ti ri won gba na o ni yo si ri be fun yin nitori be o ye ki a dide duro o ye ki a so fun olorun wi pe a n fe nkan bayi tabi nkan bayi ni boya igbara lo n fe ni isori mo lo n fe ni agbara emi olorun lo n fe ni ipese lo n fe ni abi o n fe gbeyawo ni o si mo eni to fe o n be lowo olorun o n fe loko ni tabi o ti ni ebi o si ti ibimo o ye ki o so fun olorun wi pe o n fe nkan wonyi o ni ohunkohun teyin ba bere bi e ba gbagbo e ori ogo olowa bi e ba gbagbo e ori ogo olowa ranti wi pe je ki ileri olorun ki o wa ninu okan re je ki ileri olorun ki o dapo mo igbagbo ninu okan re gba oro yi gbo tokan tokan bi ko ti le yi o bi o ti le bi o ti se se gba oro yi gbo tokan tokan ki o si ma reti imuse re nitori pe olorun ti o se leri ki se ke gba oro yi gbo bi o ti le je wi pe awon ojiyan awon oporo awon ti se meji won wa ni ayika re won si so fun pe boya ko le se se gbagbo o ri ogo oluwa ni igbese aye re bi o ba ti n bere ohun yi lowo oluwa ki o gbagbo ki o si ma yin oluwa logo o ri wepe isegun yo je ti re.

0: Bi abari ani ti o ni ibere ninu eko ti a sese kotan ki a fi han nipa gbegbe owo wa soke arabirin ti o wa ni gbongan nla
1: ejo sa nibi ti a ka ninu iwe Rome ori kejila ese ikokola o so fun wa wipe ni ti ise sise ma se ole e ma ni igbona okan ejo sa ibi e ma ni igbona okan yen ni mo fe beere ibeere fun pe bawo ni a se le ni igbona okan se nipa ti ara ni ati nipa temi ati bawo ni a se le ni igbona okan
0: ibeere se onigbagbo ni eyin funra yin
1: be ni sa
0: iru igbona okan wo ni o ye ki onigbagbo ni se le so fun wa
1: igbona okan si ise olorun ati lati le gbadura fun ise kristeni
0: ase popo Rome ori kejila ese ikokanla ni ti ise sise e ma se ole e ma ni igbona okan e ma se olowa ohun ti Paul apostle n so fun wa ni wepe ki a ni itara ko so fun wa wepe ki a ni igbona okan nipa ti ara ṣugbọn n so wepe bi a ba fe se ohunkohun fun ọlọrun wepe o ye ki a fi itara han pẹ̀lú ìfẹ́ ọlọ́run pẹ̀lú iná ẹ̀mí tí ó ń jó nínú ọkàn wa láti lè ṣe ìfẹ́ ọlọ́run àti láti lè ṣe iṣẹ́ fún ọlọ́run gẹ́gẹ́ bí ọ̀nà tí ó là sílẹ̀ fún wa ṣé a gbọ́ nígbà tí olùkọ́ ń kọ́ wa wípé àwọn tí ó wà nínú ayé bí wọ́n bá fẹ́ dá okòwò sílẹ̀ tàbí ọmọ ilé ẹ̀kọ́ ń lọ sí ilé ẹ̀kọ́ wọ́n máa ń jára mọ́ iṣẹ́ tí wọ́n ń ṣe wọn kì í ṣe ọ̀lẹ rárá wọ́n máa ń fi gbogbo ohun tó nílò sí yálà nípa ti àkókò yálà nípa ti owó yálà nípa jíjá àwọn nǹkan mìíràn sílẹ̀ ní ìgbésí ayé wọn tí ó lè dí wọn lọ́wọ́ iṣẹ́ tó yẹ kí wọn kí ó ṣe èyí ni Paul apostle ló ń sọ fún wa wípé àwa pàápàá bí a bá fẹ́ ṣiṣẹ́ fún ọlọ́run tàbí a fẹ́ ṣe ohun kan tí ọlọ́run ti là sílẹ̀ fún wa wípé irú ohun bẹ́ẹ̀ ó yẹ kí a ṣe é ní àkókò tí ó wọ̀ ní àkókò tí ó dára èyí ni ó ń sọ wípé nípa iṣẹ́ ṣíṣe ẹ má ṣe ṣe ọ̀lẹ ẹ máa ní ìtara tàbí ìgbóná ọkàn ẹ máa sin olúwa láti ìbẹ̀rẹ̀ ìgbésí ayé onígbàgbọ́ bí a bá fẹ́ sin ọlọ́run ní tòótọ́ ó yẹ kí a jí gìrì kí a ṣe ohun tí ọlọ́run fẹ́ kí a ṣe ṣé àmọ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó wà bí a bá sọ̀rọ̀ ìgbàlà fún wọn wọ́n máa sọ fún wa wípé wọ́n á gbé ọ̀rọ̀ náà yẹ̀wò yóò sì gbà wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ oṣù tàbí ọdún kí wọ́n kí ó tó lè tẹ̀lé jésù ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí a rí nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù ti pe àwọn pétérò jọ́hánù jákọ́bù àti àwọn áńdérò bíbélì sọ fún wa wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n tẹ̀lé jésù kristi bí a bá sì wo ìpè matthew lẹ́sẹ̀kẹsẹ̀ tí jésù pe matthew lẹ́sẹ̀kẹsẹ̀ ni ó tẹ̀lé jésù kristi àti ẹ̀rí ọ̀gbẹ́ni sọ́ọ̀lù ara tasso nígbà tí olúwa pàdé rẹ̀ ní ojú ọ̀nà tí ó ń lọ sí ilẹ̀ damasco tí ó ń sọ fún wípé ohun ìṣòro ni fún paulu tàbí fún sọ́ọ̀lù láti tàpá sí ẹ̀gún tí ó sọ wípé ìwọ ta ni olúwa tí olúwa sì fi ara rẹ̀ han sọ́ọ̀lù lẹ́sẹ̀kẹsẹ̀ pẹ̀lú ìtara pẹ̀lú ìgbóná ọkàn ni a rí wípé Paul ti gba Jésù gẹ́gẹ́ bí olùgbàlà rẹ̀ bí a bá sì wo ìṣe àwọn apostle pẹ̀lú ní orí kejì ìṣe àwọn apostle ní orí kejì láti ẹsẹ̀ ìkẹtàdínlógójì nígbà tí wọ́n sì gbọ́ ọkàn wọn gbọgbẹ́ wọ́n sì sọ fún pétérò àti àwọn apostle yòókù pé ara kí ni kí àwa kí ó ṣe pétérò sì wé fún wọn pé ẹ̀rọ̀nú pòwàdà kí a sì bàtísì olúkúlùkù yín lé orúkọ jésù kristi fún ìdáríjì ẹ̀ṣẹ̀ yín ẹ̀yin yóò sì gba ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹsẹ̀ ogójì àti ọ̀rọ̀ púpọ̀ mìíràn li ó fi ń jẹ́rìí tí ó sì ń fi gbà wọ́n ní ìyànjú wípé ẹ gba ara yín là lọ́wọ́ ìran àrékérekè yìí nítorí náà àwọn tí ó fi ayọ̀ gba ọ̀rọ̀ rẹ̀ a bàtísì wọn li ọjọ́ náà a sì ka ìwọ̀n ẹgbẹ̀ẹ́dógún ọkàn kún wọn a rí àwọn ènìyàn wọ̀nyí pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí wọ́n gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́ẹ̀ ni wọ́n fi ìtara tàbí ìgbóná ọkàn gba ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ronú pòwàdà tí wọ́n sì jọ̀wọ́ ayé wọn fún jésù kristi Eyi ni apẹrẹ ti a fi lele fun wa wepe awa paapa lẹsẹkẹsẹ ti a gbọ ọrọ Ọlọrun a ko gbọdọ fi akoko igbala tabi idariji wa dọla ki a ma so wepe bi o ba di ọjọ miran bi akoko ba wa fun wa a o gbadura a o ronu pada a o wa oju Ọlọrun be na ni bi a ti n gbọ nipa atunṣe gbogbo awọn nkan wọnyi jẹ ojuṣe ti a ni ṣe yala si Ọlọrun yala si ara wa yala si awọn aladugbo wa tabi si awọn ti o jẹ ọmọ ijọ awọn ti o jẹ eniyan Ọlọrun bi ti wa o ṣeṣe a ni atunṣe lati ṣe ti ẹmi Ọlọrun ti o n tọka si fun wa ti o si n kan nipa fun wa wepe o yẹ ki a gbe igbesẹ yi tabi ki a gbe igbesẹ ni bi ẹni ti o mọ Ọlọrun a ri awọn ẹlomiran wepe wọn ma fi akoko falẹ a ma so wepe ẹmi n fẹ ṣugbọn o ṣe alera fun ara wepe nigba ti mo ba goke agba awọn onigbagbọ ju bẹẹ lọ boya ti n ba ni iriri tabi iriri miran o ṣeṣe fun mi tabi yi o ṣeṣe fun mi lati gbọran si Ọlọrun lẹnu ṣugbọn ohun ti a n sọ fun wa ni wepe lẹsẹkẹsẹ ti a ti gbọ ọrọ Ọlọrun ti o n sọ fun wa wipe atunṣe wa ni ọna wa lati ṣe ni iru igba bẹẹ ni a lati fi itara tabi igbona ọkan si Oluwa ki a si sọ fun Ọlọrun wepe gẹgẹ bi o ba ti fun wa ni ore ọfẹ a o gbọran si lẹnu tabi o n sọ fun wa nipa isọdi mimọ a ti mọ wepe bi eniyan ba ni igbala o ni idariji ẹsẹ o ni alaafia Ọlọrun ni ọkan rẹ a kọ orukọ rẹ si iwe iye Ọlọrun eyi ko mọ nipa wepe a ti ni igbala nisisiyi nitori bẹẹ ko si omiran ta ni lati ṣe ọrọ Ọlọrun n sọ fun wa wipe a ni lati tẹsiwaju wipe iriri onigbagbọ miran wa ti a n pe ni isọdi mimọ isọdi mimọ yi ni yoo mu gbongbo ẹsẹ ti o wa ni igbesi aye wa ni yoo mu koro ni yoo fa ti o patapata ti ailera ti o wa ninu ọkan wa ti ko jẹ ki a le ma sare si nkan ti ṣe ti Ọlọrun tabi ki a le gbe igbesi aye wa mimọ lati inu ẹmi wa wa nigbati a ba ni isọdi mimọ gbogbo nkan wọnyi ni Ọlọrun yoo mu koro lẹsẹkẹsẹ ti a ti gbọ wipe nkan kan ku fun wa gẹgẹ bi iriri onigbagbọ awọn ẹlomiran wọn ma fi dọla wọn ma sọ wipe boya ni ọjọ miran boya ni ọdun ti o n bọ ṣugbọn bi a ba ni igbona ọkan lẹsẹkẹsẹ ni o yẹ ki a le lọ ba Ọlọrun wipe ohun gbogbo ti o jẹ gbongbo ikoro tabi gbongbo ẹsẹ ti o wa ni ọkan wa ki Ọlọrun ki o ba wa faatu a ri awọn ẹlomiran ti wọn ti ni isọdi mimọ fun ọdun pupọ ṣugbọn itara lati wa ọjọ Ọlọrun lati wa lẹjin to bẹẹ gẹ ti a fi ohun gbogbo rubọ eyi jẹ pe ti a fi ohun gbogbo lelẹ ni ẹsẹ agbelebo jesu wipe ohunkohun ti o ba fẹ ki a ṣe ọna ti o ba fẹ ki a rin igbesi aye ti o ba fẹ ki a gbe a fẹ gbe a ri awọn ẹlomiran to jẹ pe ko si igbona ọkan ko si itara wọn a wa ni ọdun pupọ laini agbara ẹmi mimọ Ọlọrun lati le ṣe iṣẹ ti o wa ni iwaju wọn lati ṣe ẹkọ ti a n kọ ni wipe ohunkohun ti Ọlọrun ba n sọ fun wa o n sọ fun wa nipa igbala ni o n sọ fun wa nipa isọdi mimọ ni o n sọ fun wa nipa agbara ẹmi mimọ ti yoo kun wa nigbati a ba baptisi wa pẹlu ẹmi mimọ ohunkohun ti Ọlọrun n bere lọwọ wa Ọlọrun pa laṣẹ fun wa wipe ki a ni itara ki a ni igbona ọkan tabi o ṣeṣe ni bi a ti n jere ọkan awọn ẹlomiran wa wipe wọn ti di onigbagbọ ọdun kan ọdun meji ọdun mẹta tabi ju bẹẹ lọ wọn ko le tọka si ẹnikẹni ti wọn jere fun kristi o dabi ẹni pe iṣupa wọn lẹnude o dabi ẹni wipe ọkan wọn tutu pupọ si awọn ẹlẹṣẹ ti o wa ni agbegbe wọn o dabi ẹni wipe awọn ẹlomiran ti wọn tilẹ wa ni agbegbe wọn gẹgẹ bi awọn ti o n ba wọn gbe gẹgẹ bi awọn abanisiṣẹ tabi awọn agbanisiṣẹ tabi awọn ti o n ṣiṣẹ ni abẹ wọn wọn kò tilẹ̀ mọ̀ nípa ìgbàlà tí wọ́n sọ pé wọ́n ní ṣùgbọ́n bí a bá wo àwọn àpẹẹrẹ tí ó wà nínú bíbélì lẹ́sẹ̀kẹsẹ̀ tí àwọn tí a kà nípa rẹ̀ nínú bíbélì tí wọ́n ti gba jésù kristì gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ni wọ́n sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá ní fi ayé wọn fún jésù ẹ jẹ́ kí a wo jọ̀hánù ìwé ìhìnrere ti jọ̀hánù orí kìíní láti ẹsẹ ogójì ọ̀kan nínú àwọn méjì tí ó gbọ́ ọ̀rọ̀ jọ̀hánù tí ó sì tọ jésù lẹ́yìn ni áńdérò arákùnrin símónì pétérò òun tètè kọ́ rí símónì arákùnrin ohun ti kára rẹ̀. Ó sì wí fún ọ pé àwa ti rí Mẹ̀sáyà, ìtumọ̀ èyí tí jẹ́ Kristi. Ó sì mú un wá sọ́dọ̀ Jésù. Jésù sì wò ó, ó wí pé ìwọ ni Simoni ọmọ Jona, Kefa li a ó sì máa pè ọ́, ìtumọ̀ èyí tí jẹ́ Pétérù. Wò ó irú ìgbóná ọkàn tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ rẹ, tí Ọlọ́run ń bèrè lọ́wọ́ mi wí pé bí a bá ti mọ Jésù, a kò gbọ́dọ̀ fi ìgbàlà àwọn ẹlòmíràn di ọjọ́ mìíràn. Kí a sọ wípé bóyá nígbà tí mo bá mọ ọ̀rọ̀ Ọlọ́run jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá lè gbàdúrà jù bẹ́ẹ̀ lọ, nígbà tí mo bá rí àwọn ìrírí onígbàgbọ́ jù bẹ́ẹ̀ lọ, yóò ṣeéṣe fún mi láti lọ sọ fún àwọn ẹlòmíràn. Ṣùgbọ́n lẹ́sẹ̀kẹsẹ̀ tí Áńdérù tí ó bá Jésù pàdé, tí ìyè Ọlọ́run, àlàáfíà Ọlọ́run tí ó wọ inú ọkàn rẹ̀, bẹ́ẹ̀ ni pẹ̀lú ìgbóná ọkàn ni ó lọ sọ fún Simoni Pétérù wípé àwa ti rí Mẹ̀sáyà, a ti rí Kristi. Ó sì mú un wá sí ọ̀dọ̀ Jésù. Ní orí kẹrin Jòhánù yìí kan náà ni a ti rí obìnrin tí ó bá Jésù pàdé ní ibi kànga Jákọ́bù. Lẹ́sẹ̀kẹsẹ̀ tí obìnrin yìí tí ó ti gba Jésù gbọ́, tí ó sì mọ̀ wípé èyí ni Kristi náà, ohun tí Bíbélì sọ fún wa ni wípé lẹ́sẹ̀kẹsẹ̀ ni obìnrin yìí lọ, ni ó sọ fún àwọn ará ìlú. Ẹ jẹ́ kí a wo Jòhánù orí kẹrin láti ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Nígbà kan náà ni obìnrin náà fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ó sì mú ọ̀nà rẹ̀ kan lọ sí ìlú, ó sì wí fún àwọn ènìyàn pé ẹ wá wo ọkùnrin náà. Ẹni tí ó sọ ohun gbogbo tí mo ti ṣe rí fún mi, èyí a lè jẹ́ Kristi náà. Nígbà náà ni wọ́n ti ìlú jáde, wọ́n sì tọ́ wá. Èyí ni a ń sọ fún wa wípé kí a ní ìgbóná ọkàn. Bí ó bá jẹ́ bí ohun kan bá wà lónìí tí Ọlọ́run bá ìjọ wí lé lórí, òun ni wípé ó dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ ní kò gbóná, kò tutù, kò sí ìtara, kò sí ìgbóná ọkàn láti jẹ́ ìrànwọ́ nínú iṣẹ́ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí adènà, yálà gẹ́gẹ́ bí àwọn ẹgbẹ́ akọrin, yálà gẹ́gẹ́ bí àwọn afàdúrà jagun, yálà gẹ́gẹ́ bí àwọn tí ó ń darí ìdàpọ̀ ojú ilé tí wọ́n ń kọ́ àwọn ẹlòmíràn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, yálà gẹ́gẹ́ bí ajèrè ọkàn, yálà gẹ́gẹ́ bí ẹni tí yóò ka Bíbélì fún àwọn ẹlòmíràn tí kò lè ka Bíbélì, tàbí gẹ́gẹ́ bí ẹni tí yóò gbàdúrà, tàbí níbikíbi tí a ti lè ṣeéṣe fún Ọlọ́run, tàbí ó ṣeéṣe. À ń sọ fún wa lónìí wípé ìjọ ní èdè Yorùbá, ìsìn wa ní èdè Yorùbá yóò bẹ̀rẹ̀. Ó ṣeéṣe ẹlòmíràn kò ní ìtara tàbí ìgbóná ọkàn láti sọ fún àwọn ẹlòmíràn bí ohunkóhun bá wà tí Jésù tó jẹ́ ọkọ lórí ìjọ, olórí lórí ìjọ, tí ó ń bá ìjọ wí sí lónìí, òun ni wípé ọ̀pọ̀lọpọ̀ ni ó jókòó takáwọ́ gbéra, tí wọn kò mọ̀ wípé wọ́n ní ojúṣe láti ṣe gẹ́gẹ́ bí iṣẹ́ ìsìn sí Ọlọ́run, sí ìdílé wa, sí àwọn ènìyàn tí ó wà nínú ayé, àti sí àwọn ènìyàn tí ó wà nínú ìjọ. Èyí ni Jésù fi ń sọ ní orí kẹta ìfihàn. Ẹ jẹ́ kí a wo ìwé ìfihàn láti orí ìkẹta ìfihàn, orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi mọ iṣẹ́ rẹ̀ pé ìwọ kò gbóná, bẹ́ẹ̀ ni ìwọ kò tutù, èmi ìbá fẹ́ pé kí ìwọ kókó tutù tàbí kí ìwọ kókó gbóná. Ǹjẹ́ nítorí tí ìwọ ṣe ìlọ́wọ́wọ́ tí o kò sì gbóná, bẹ́ẹ̀ ni o kò tutù, èmi ó pọ̀ ọ́ jáde kúrò lí ẹnu mi. Èyí ni ìdájọ́ tí Jésù pàápàá fi lélẹ̀ fún àwọn kò gbóná kò tutù, àwọn akáwọ́ gbéra, àwọn tí ó wà láìríṣe fún Ọlọ́run, àwọn tí kò ní ìtara, àwọn tí kò ní ìgbóná ọkàn, àwọn tí kò mọ̀ wípé lákòókò tí a ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lákòókò tí iná ẹ̀mí ń jó nínú ìjọ tàbí ní ọkàn wa tàbí ní àyíká wa, ní irú àkókò bẹ́ẹ̀ ni ó yẹ fún olúkúlùkù wa láti fi ìtara tàbí ìgbóná hàn. Ó ń sọ fún wa wípé bí a bá wà gẹ́gẹ́ bí onílọ́wọ́wọ́, tàbí a wà bí ẹni tí kò gbóná tí kò tutù, ó ń sọ wípé òun kọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ, yóò pọ̀ wá jáde kúrò ní ẹnu rẹ̀. Èyí jẹ́ pé yóò ya àwa àti òun, a kì yóò jẹ́ tirẹ̀ mọ́. Ṣùgbọ́n ó ń sọ fún wa wípé ẹ wo ẹsẹ̀ ìkọkàndínníogún gbogbo àwọn ti emi ba fe ni mo nba wi ti mo se na nitori na ni itara nitori na ni itara o nso fa wi pe bi a ba ti ba ara wa ni ipo ti ko gbona ti ko tutu ni ipo ti o se ilowowo o nso fa wi pe o n ba wa wi o n si fe ki a jigiri se awon ojuse ti o n be ilowowo o fe ki a ni itara ati igbona okan o si so fun a wi pe ki a ronu pada e je ki a tun pada si Romu ori kejila Romu ori kejila ese ikokanla ni ti ise sise bi a ba so nipa ise sise apostoli sise fun olorun evangelist sise fun olorun awon ti a yan gege bi alore gege bi woli ni majemu titun ti won so ona igbala fun awon araye won sise fun olorun awon ti a mo gege bi olisho agotan tabi eni tin koni ninu ijo won sise fun olorun awon ti won sin ba wa toju ile olorun ti won se ti won je ki ile olorun ki o wa ni imototo won sise fun olorun awon ti won korin awon ti won se adena awon ti won te iwe ihire jade awon ti won pin iwe ipolongo ihire eyi ti a ma n pe ni track ni ede oyinbo awon ti won pin iwe ipolongo ihire fun awon eniyan won se ise fun olorun awon ti won fi moto sile lati ma ko ero sinu re lati ma mu owa sinu ijo olorun won sise fun olorun o n so fun a wipe nigba ti ise po to be ti a le se ninu ogbaja olorun e se ti iwo fi n kawo gbera o n so wipe ni ti ise sise asa ari awon elomiran ti won sise fun olorun ari awon akorin ari awon adena ari awon oniwoso ari eni to n ko wa nisinsin gege bi oro olorun ari awon elomiran ti won mu nkan tabi omiran se ninu ise olorun e wa ti se ti a fi joko lai ri kan se fun olorun nipa ise sise e ma se se ole ki a ma se awa wiwi pe omo lo di mi lowo oko lo di mi lowo iyawo ni o je ki n raye sise fun olorun tabi ise ti mo n se ni o je ki n se ise fun olorun e ma se ole e ni igbona okan ki e si ma sin oluwa mo n gbadura wipe gbogbo awa ti a wa loni iru itara be iru igbona be olorun yio fi fun wa a o si ri opolopo ninu wa te o fi akoko ati aye wa sile ati owo ati dukia ati awon ini ti a ni te o fi sile lati le sise fun olorun e je ki a dide lati gbadura si olorun wo pe ibi ti a ti n se ole tele tele ibi ti ilowowo ti wa ni igbesi aye wa tele ibi ti ole abi imele wa ni igbesi aye wa tele pelu ina emi mimo olorun yio gba ogbo kuro ni igbesi aye wa a o si fi aye wa akoko wa ohun gbogbo ti a ni a o fi sile lati se ise fun olorun pelu itara pelu igbona okan a o sise fun olorun o ti gbọ́ nípa ti ìgbàlà ṣe o ti onípò ọ̀dà a sì ti gba ọkàn rẹ là o ti gbọ́ nípa ti àtúnṣe ṣe o ti mú ọ̀nà rẹ tọ́ níwájú olúwa o sì ti ṣe àtúnṣe tí ó yẹ tí ó sì tọ́ o ti gbọ́ nípa ti ìsọdí mímọ́ ṣe o ní ìtara ọkàn ìgbóná ọkàn láti gbàdúrà láti kúnlẹ̀ ní ẹsẹ̀ àgbélébòó láti ṣe ohun tí ọlọ́run béèrè lé ọwọ́ rẹ o ti gbọ́ pé bí a bá ní ìsọ̀rí mọ́ a ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí ọlọ́run kí ó kún wa ní àkúnwọ́ sílẹ̀ o a ti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbá nípa àti ìjèrè ọkàn láti lọ láti ilé dé ilé láti sọ fún àwọn ẹni tí a bá pàdé nípa jésù kristi olùgbàlà ǹjẹ́ o ní ìtara tàbí ìgbóná ọkàn láti ṣe ohun tí ọlọ́run béèrè lọ́wọ́ rẹ o ti gbọ́ nípa iṣẹ́ ìsìn wa nípa àdúrà gbígbà

0: Bí a bá rí ẹni tí ó ní ìbéèrè nínú ohun tí olùkọ́kọ́ wa nínú ọ̀rọ̀ Ọlọ́run, a lè fi hàn nípa gbígbé ọwọ́ wa sókè.
1: Mo fẹ́ béèrè nínú ìbéèrè nínú ẹ̀kọ́ wa ti àárọ̀ yìí. Wọ́n sọ fún wa wípé àwọn ọmọ Ísírẹ́lì wọn kù gẹ́gẹ́ bí a ṣe kà nínú ẹ̀kọ́ yẹn. Tí àwa pàápàá gẹ́gẹ́ bí onígbàgbọ́, nígbà tí a bá ní àwọn wàhálà kan tí a sì ń béèrè, a ti gbàdúrà nípa ẹ̀, a sì tún tẹnu mọ́ ìbéèrè yìí, à ń béèrè lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, o dẹ̀ rí gbogbo àwọn kinní yìí, mo dẹ̀ ń sọ fún Olúwa ṣàánú fún mi, ǹjẹ́ ṣé ṣe là ń kùn sí Ọlọ́run ni eléyìí ni? Torí kò yé mi dáradára, ń bẹ yẹn sà.
0: A sọ fún wa nínú ìwé mímọ́ wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀. Bí a bá wo ìhìnrere ti Lúkù 18:20 láti ẹsẹ̀ kínní, ó sì pa òwe kan fún wọn nítorí èyí yìí pé ó yẹ kí a máa gbàdúrà nígbà gbogbo, kí a má sì ṣe ṣàárẹ̀, wípé onídàájọ́ kan wà ní ìlú kan tí kò bẹ̀rù Ọlọ́run, tí kò sì ṣe ojúsàájú ènìyàn. Òpó kan sì wà ní ìlú náà, ó sì tọ́ wá wípé gbẹ̀san mi lára ọ̀tá mi, kò sì sójà, kò súsí nígbà ọ̀sáà kan. Ṣùgbọ́n níkẹyìn ó wí nínú ara rẹ̀ pé kí bí èmi kò tilẹ̀ bẹ̀rù Ọlọ́run, tí èmi kò sì ṣe ojúsàájú ènìyàn, ṣùgbọ́n nítorí tí opó yìí ń yọ mí lẹ́nu, èmi ó gbẹ̀san rẹ̀, kí ó má bàa fi wíwá rẹ̀ nígbàkúùgbà dá mi lágara. Olúwa sì wí pé, ẹ gbọ́ bí aláìṣòótọ́ onídàájọ́ yìí ti wí, Ọlọ́run kì yóò ha sì gbẹ̀san àwọn àyànfẹ́ rẹ̀ tí ń fi ọ̀sán àtòru kígbe pé tí ó sì mú sòrò fún wọn. Àwọn ẹsẹ̀ Ọlọ́run tí a kà yìí, ó jẹ́ kí ó yé wa dáradára wípé ó yẹ kí a máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀, wípé bí a bá ní ìṣòro tàbí a ní òǹgbẹ ọkàn nínú ọkàn wa, a sì mọ ìlérí Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, a sì lọ síwájú Olúwa pẹ̀lú ìlérí tí ó ṣe fún wa wípé kí ó ṣàánú fún wa, kí ó gbọ́ àdúrà wa, kí ó pèsè ní kíkún fún àìní wa. Bí a bá sọ lẹ́ẹ̀kínní, tí ó dàbí ẹni wípé àdúrà ò tí gbà, ayọ̀ wa ò sì tí kún, ó yẹ kí a tún lọ lẹ́ẹ̀kejì tàbí lẹ́ẹ̀kẹta títí Olúwa yóò fi gbọ́ tiwa. Bí a bá ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ọkàn ìmoore, pẹ̀lú ọkàn tó ń dúpẹ́, èyí kì í ṣe wípé a ń kùn, èyí kì í sì ṣe wípé a ń ṣàárẹ̀, ṣùgbọ́n ó yẹ kí o fiyèsí ohun tí mo sọ wípé bí a bá gbàdúrà bẹ́ẹ̀ nígbà gbogbo láìkùn pẹ̀lú ọkàn ìdúpẹ́, èyí ni jẹ́ wípé kì í ṣe wípé a ń kùn tàbí sòrò ti tán wa. Ní Filipi orí kẹrin láti ẹsẹ̀ ìkẹrin, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Mo sì tún wí, ẹ máa yọ̀, ẹ jẹ́ kí ìpamọ́ra yín di mímọ̀ fún gbogbo ènìyàn. Olúwa ń bẹ nítòsí, ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Èyí ń sọ fún wa wípé nítòótọ́ ni a lè ní ìṣòro, nítòótọ́ ni ó lè dàbí ẹni wípé àti jẹ, àti mu, àti ṣiṣẹ́, àti gbọ́ bùkátà, àti tọ́jú ọmọ, tàbí àti tó ẹgbẹ́ tàbí ọ̀gbà, ó lè ṣòro díẹ̀ fún wa. Ó ń sọ wípé ní ipò kípò tí a bá wà, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Nítorí adarí ẹ̀ṣẹ̀ wa jẹ wá, nítorí akọrọkọ wa nínú ìwé ìyè Lọ́run, nítorí wípé a ti pèsè adé ògo sílẹ̀ fún wa, nítorí èrè ayérayé tó ń dúró dè wá, nítorí àlàáfíà Ọlọ́run tí ó wà lé ọkàn wa, nítorí ìgbàlà tí Ọlọ́run fún wa tí owó kò lè rà, tí ó sì ju

0: dúkìá tàbí ohun ìní ayé yìí lọ, ẹ máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Ó ṣeéṣe bóyá a rí ohun tó lè pani lẹ́kún, ó ṣeéṣe a rí ohun tí ó lè da ọkàn láàmú, ó ṣeéṣe a lè ní àìní tàbí wàhálà nínú ẹbí wa. Tí àwọn ará ìta tí wọn kò mọ ìgbàlà Ọlọ́run, ìdáríjì Ọlọ́run tí a ní, tí wọn lè máa rò wípé ẹni tí a ń sọkún fún ṣùgbọ́n tí ó ń rẹ́rìn ni wá, ṣùgbọ́n Ọlọ́run sọ fún wa wípé kí a ronú àwọn ìbùkún tí a ní lọ́dọ̀ Ọlọ́run, kí a máa yọ̀ nínú Olúwa nígbà gbogbo. Bí a bá lọ síwájú Olúwa láti gbàdúrà, à ń bèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run, ṣùgbọ́n kì í ṣe ohun tí ó jẹ́ ẹ̀dùn ọkàn wa yìí, gẹ́gẹ́ bí oúnjẹ, gẹ́gẹ́ bí aṣọ, gẹ́gẹ́ bí ilé, gẹ́gẹ́ bí ìtọ́jú ọmọ tàbí àwọn nǹkan mìíràn. Kì í ṣe èyí ni ó yẹ kí a fi ṣáájú. Ohun tí ó yẹ kí a fi ṣáájú ni ìdúpẹ́, ayọ̀ wípé a jẹ́ ti Olúwa, kí ó ba lè yé wa dáradára, kí ó ba lè dàbí, kí ó má ṣe dàbí ẹni wípé a bójú fò ó nítorí ohun tó ń ta wá lára lábẹ́ aṣọ. Ó ń sọ, ó ní mo tún wí fún yín, ó sọ fún alẹ́ẹ̀kíní, ó tún wá sọ wípé mo tún wí ẹ máa yọ̀. Ó wá tún sọ fún wa ní ẹsẹ̀ karùn-ún, ó ní ẹ jẹ́ kí ìpamọ́ra yín kí ó di mímọ̀ fún gbogbo ènìyàn. Ìpamọ́ra tí a ń sọ níhìn-ín ni ìwọ̀ntúnwọ̀nsì, wípé nínú àdúrà wa ó yẹ kí a lè fi ẹ̀mí ìpamọ́ra ìwọ̀ntúnwọ̀nsì kí a lè fi hàn, kí ó má dàbí ẹni pé àdúrà wa dúró lórí ojú kòkòrò wípé kò sí ohunkóhun tí Ọlọ́run lè ṣe fún wa. Síbẹ̀síbẹ̀ ohun tí a tún máa wí ni pé mo ń fẹ́ èyí fún mi ní tibí, fún mi ní tọ̀hún. Ó ní kí a ní ìwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú àdúrà wa. Ó ní Olúwa ń bẹ nítòsí. Ohun tó ń wí ni pé bíbọ̀ rẹ̀ ó súnmọ́ tòsí. Ó wá sọ wípé ẹ má ṣe àníyàn ohunkóhun. Àníyàn ni ó máa mú ìrẹ̀wẹ̀sì ọkàn wá, àníyàn ni ó máa mú kí ìṣòro kí ó tán wa, àníyàn ni ó máa mú ìdáyàpọ̀ wá sínú ọkàn wa, àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé a ń fi wèrè pé Ọlọ́run lẹ́jọ́, àníyàn ni ó máa jẹ́ kí ó dàbí ẹni wípé àìgbàgbọ́ pàápàá ó fi ọkàn wa ṣe ilé àti ṣe ibùgbé. Ṣùgbọ́n ń sọ fún wa wípé bí a ti ní Ọlọ́run lókè ọ̀run, bí a ti ní Jésù Kristì tó ń gbàdúrà fún wa, bí a ti ní ẹ̀mí mímọ́ tó jẹ́ olùtùnú fún wa, bí a ti ní ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí rẹ̀ tí kì í yẹ̀ tí ó wà fún wa, àti bí a ti ní àwọn oore tí Ọlọ́run ti ṣe fún wa, nígbà tí a ti gba Jésù Kristì gbọ́, ó ń sọ fún wa wípé kí a má ṣe àníyàn ohunkóhun. Bí ó jẹ́ ilé, Ọlọ́run ti pèsè ilé fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ ọmọ fún àwọn tó yàgàn, ó ti ṣe fún àwọn ẹlòmíràn, ó lè ṣe fún wa. Bí ó jẹ́ oúnjẹ la fẹ́ jẹ, ní odindi 40 ọdún ni Ọlọ́run fi bọ́ àwọn ọmọ Ísírẹ́lì láìná kọ́bọ̀ tàbí náírà láti àpò wọn, tó jẹ́ wípé lójoojúmọ́ láràárọ̀ ni wọ́n lọ ń kó mánà. Bí ó jẹ́ ti àtiráṣọwọ̀, mélòó mélòó ni kí a sọ nípa èyí tí Ọlọ́run ṣe fún wọn. Bí ó sì jẹ́ pé kí ó pa àwọn ọ̀tá wa lẹ́nu mọ́, gbogbo rẹ̀ pátápátá ni Ọlọ́run lè ṣe. Bí ó jẹ́ pé kí ó tọ́jú wa ní ayé yìí, kí ó tún lọ tọ́jú wa ní ayé tí ń bọ̀, ọwọ́ Ọlọ́run ló wà. Ó ní nítorí bẹ́ẹ̀, níwọ̀n tí a ti mọ̀ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe, àti wípé ó ti ń tọ́jú wa. Gẹ́gẹ́ bí a ti wà lónìí, òun ló pa á mọ́ dé ibi tí a wà. Ó ní ẹ má ṣe àníyàn ohunkóhun. Ṣùgbọ́n nínú ohun gbogbo, nínú ẹbí, nínú ilé, nínú àgọ́ ara wa, ní ibi iṣẹ́ wa, fún àwọn ọmọ, fún àtijẹ, fún àtimu, fún gbogbo èròǹgbà tí ó wà ní ọkàn wa, ó ní nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, wípé bí a bá ń gbàdúrà, bí a bá sì ń bẹ Ọlọ́run wípé kí ó ṣàánú fún wa, kí ó fún wa ní ohun kan tàbí ohun mìíràn, ó ní kí a rántí wípé kí a máa dúpẹ́ nígbà gbogbo. Nínú ìdúpẹ́ yìí ni a ó máa fi ìbéèrè wa hàn fún Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, bí a bá ní kí a sọ kí ó lè yé ni, kini anpe ni wepe eyan kun kikun ni wepe nigba ti a ba nso fun olorun wepe ori bi mo ti ri ojojumo ni mo ti ngbadura kilode wo nkan to fun lagbaja wo nkan to fun tamedo wo gbo awon to njeri ni ojobo ni ojo alamisi ti won so ore to se fun won besi ni mo ti ronu po ada mo je ti re mo lojojumo ma ka bibeli ma gbadura kini mo se kikun ni yen nitori pe gbogbo ti a nso yi ko si idupe ko si imore wo awon mo israeli ti a nso nipa re bi ki ba se wi pe olorun gba won lowo farao ati lowo awon omo ogun egypt eru ni won ibaje lati iran de iran abati gbagbe won sugbon nitori anu olorun o ran mose si won wi pe mo ti ri awon eniyan mi ti o njiya o dabi eni wi pe won wa ninu ina ile eru nitori ibanuje ati isoro ti o doju ko won nitori be so fun farao wi pe ki o je ki awon eniyan mi ki o lo owo agbara ni olorun fi mu awon eniyan won yi kuro ninu oko eru egypt ko si dupe won fi igba kankan so fun olorun wi pe o se ni toto ni o dabi eni pe won korin iru orin wo ni won ko nigba ti won de eti bebe okun kopa bi won ti ri ota gbogbo ise iyanu ti olorun ti se fun won ti o se lori won ni egypt won gbagbe patapata won be si ni kigbe a le so wo pe won gbadura adura ti o lope adura ti o nireti adura ti o duro lori ileri olorun adura won ni wo pe oba ti fi wa sile ni egypt aba ti kodanu bi eranko aba ti ku bi eni ti o ni iya ti o ni baba ti o ni eni to n bere e oba ti fi wa le aba ti ku gege bi eru adura won niyen ni olorun so fun mose wo pe awon won yi o madura agba bi aba joko titi won aba je ki awon ara egypt ki o pa won sugbon mose nitori ileri mi ati majemu mi fun abraham na opa re omi okun o ya simeji awon won yi lai duro wi pe olorun ko se a wi be se be eni ti ki jani tile won koja ni olorun so fun mose wi pe na opa re omi tun pada o gbogbo awon mo egypt mole awon alagbara awon akikanju awon omiran awon jagunjagun pelu ofa won pelu awon esin won pelu agbara won pelu gbogbo nkan ti won ti ro tele tele lati se si won won pare patapata igba yi ni awon ara wa ni won mo wi pe o ye ki a korin won korin orin tan ko ko lo titi nitori pe ni ori ti o tele ni a ri wi pe o nje o tete de awon agbalagba to je wi pe gba ti won wa ni oko eru farao ko ba won mo wi pe won jeun tabi won o jeun ko to ran won si oko lati lo ma won briki to ma fi ko ile sugbon nisisiyi ebi die se amo awa ti a je onigbagbo nisisiyi to je wi pe ki a to mo olorun bi a ba lo si ile adahun se ni abule aniran ti jeun aro a ma kaakiri lati ileto de ileto pelu owo wa pelu gbogbo won so wa di alakisa patapata aso ti o dara ju ni apoti wa ni adahun se ma bere gbogbo e patapata la fi sile gba ta ti de waju olorun ko bere aso ko bere eran ko bere ounje bi ki se won iba kekere ida mewa lati le fore han we pe o pese fun mi je ki fi han pe mo ranti re o pari bi ebi ba pa wa laaro kan soso o di pe ka ma ba olorun ka ma lu tabili e pe olorun ki lo nwo mi o ti jeun gba to wa labe isu to jeun ojo meta to nsun kun asunrin ekun losan ekun loru lodo adahun se pelu adiye lowo pelu eran alakigbe bangba na sugbon nsin isoro die airije die airasowo die airisese die wahala die latodo ebi o di pe ki a ma fi wore pe olorun lejo bi a ba se be e je wo pe a nkun nitori bi a ri awon mo israeli won yi ni asiko ti won nkun yi won gbagbe wi pe laaro ojo na won je mana won dupe lowo olorun ni ojo ti a nso yi owon ina ti o wa pelu won o se wa sibe sibe ati owon ojiji ti o wa pelu won o se wa sibe sibe ati bi a ti pa won mo ti ko si wi pe enikeni le segun won arabirin wa bi abawo ori ikokan lelogun ti aka wa ri wi pe ni ese ikini si ese iketa numeri ori ikokan lelogun ese kini si ese keta eni ara kenani oba aradi ti ngbe iha gusu gbo pe israeli gba ona amiyo nigba na Leoba Israeli ja o si mu ninu won ni igbekun Israeli si je eje fun Olowa we pe bi iwo ba fi awon eniyan yi le mi lowo ni toto nje emi ohun ilu won patapata Olowa si gbo ohun Israeli o si fi awon ara Kenani tore won si run won patapata ati ilu won o si so oruko ibe na ni Homa ni ipari ese iketa yi o ti aro we pe o ye ki omo Oluwa bi se eni ti o more eni ti ko ni bu ika ti o nbo ti ko ni bo san ohun ti o ye ki won se ni wo pe ki won ki o tile to bere ohun miran rara o ye kan ki o be si ndupe lowo Olorun opeda pe Olorun sore fun won o segun ota won kini won fi san fun Olorun ohun ti a ri ni ese ikerin ni wi pe won sirin lati oke hori lo liono kokopa lati yi ile Edomu ka suru si tan awon eniyan na popo popo nitori ona na won si awon eniyan na si ba Olorun ati Mose so ko si ope gbogbo ti Olorun se fun won ko si wi pe ki a ti le so wi pe loni a ko ni bere ohun kan lowo Olorun wo mana to fi nbo wa wo aso ta ti nlo lati odun mewa odun meedogun ti Olorun pamo wo bata ti a nlo ninu aginju ti ko gbomo wa lese wo awon bi Olorun se sogba yi wa ka ti awon ota ko le kolu wa wo lai lagbara lai ni ofa lai ni ibon wo bi a se segun awon ota wa wo bi Olorun se se fun wa ki won ti le so wi pe loni ko si ebe ko si pe an bere se le fun wa se ton fun wa ki a ma dupe lowo Olorun ohun ti a ri ni wi pe idayafo itoni ni soro ati irewesi okan de ba won won si bere si ni so fun Olorun wi pe ki lo ti e se na toju orire mana to so wa ta mo boyo odun abi odun ki lo se ki lo se ta won orisa o se fa won to nsin orisa ni Olorun so pe awon won yi ko ye lati wa laaye Olorun ejo amobe na si won pe kan ma pa won gba ton si bere si ni pa won tun wo won madura gba won le ke pe Olowa Mose ni won tun lo sare ba wo pe Mose o de o gba wa wa anu Olorun lori won Olorun so fun Mose wo pe ogede dudu ko se boshan omo boruko se lupa ro ide fun won bi won ba wo won aye Olorun tun lana igbala sile fun won bi Olorun ba nsami ese tani ibaduro gbogbo ore to Olorun ti se fun wa bi ki ba se anu Olorun lori wa opolopo bi a ti n gbadura tabi bi a ti n so edun okan wa fun awon elomiran o ma nja si kikun nitori pe gbogbo nta nso ko mu idupe lowo nitori be arabirin wa bi abani onkon to je edun kan fun wa ohun ti o ye ki a se ni wepe ki a lo ba olorun sugbon ki a to so fun olorun ki a to ba olorun soro nipa awon isoro ti a ni nipa awon wahala ti a ni o sese lori awon omo o sese ni igbese aye ti wa o sese ko je wepe boya ko si oko to le toju wa ti a se wa lowo olorun oni baba fun wa oni oko fun wa oni olopese fun wa oni alaanu fun wa sugbon ki a to bere we pe se bayi ki a kokko ma dupe we pe a wa laaye amo christi aka bibili oye wa ani ireti orun o fun wa ni idariji o fun wa ni igbala ohun to seye biye ju ohun ta le ri ninu aye lo nitori be bi a ko ba dupe be gbogbo adura wa a ja si we pe a nkun iwaju olorun arabirin se oye yin
1: oye mi sa e se pa
0: e se popo e se o e je ki a de duro lati gbadura se oni okan ope si olorun ohun to ti se fun o abi ki a ma kun lojojumo ni iwa igbesi aye re

wípé iṣẹ́ ìyanu tí a ń sọ nípa rẹ̀ yìí, lílé ẹ̀mí èṣù jáde tí a ń sọ nípa rẹ̀ yìí, wíwo aláìsànsàn tí a ń sọ nípa rẹ̀, sísọ tẹ́lẹ̀ tàbí lílàlá tí àwọn ènìyàn sọ nípa rẹ̀, èyí kò mú wa lọ sí ọ̀run, ó ní a ní láti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Èyí ni iṣẹ́ ìyanu tí ó ga jùlọ, èyí ni ìṣẹ́gun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ayé rẹ àti ní ayé mi pàápàá. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a padà sínú Bíbélì, kí a jẹ́ kí ó yé wa wípé ìgbàgbọ́ ní tòótọ́, ó máa jẹ́ kí a borí ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ìjọ wa yìí ní dípà. Àwa tí ó bá pẹ́ díẹ̀ tí a ti ń wá, a ó jẹ ẹlẹ́rìí wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tí a máa ń ṣògo nínú rẹ̀ ni wípé mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o, láti ìgbà tí mo ti dé inú ìjọ, Ọlọ́run jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀. Wípé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ sọ̀ṣẹ́sọ̀ṣẹ́, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ oníjàgídíjàgan ènìyàn, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ amutipara, tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sí nǹkan tí mi ò lè mú ní sìgá, bó jẹ́ èyí tí wọ́n ń pè ní igbó ni tàbí èyí tí wọ́n ń wé sínú pépà funfun ni, kò sí èyí tí mi ò lè mú ní sìgá, tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí wọ́n da ìtọ̀ sí inú ìgò mo lè mú, ṣùgbọ́n nísinsìnyí Ọlọ́run ti tú mi sílẹ̀, mo ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, mo ti bọ́ lọ́wọ́ ìjẹkújẹ, mo bọ́ lọ́wọ́ ìmúkúmu, tẹ́lẹ̀tẹ́lẹ̀ arìnde òru ni mí. Wípé tẹ́lẹ̀ kò sí ibikíbi tí wọ́n ti ń jẹbọ, ibikíbi tí wọ́n ti ń jó, ibikíbi tí wọ́n ti ń ṣe nǹkankínǹkan ayẹyẹ, mo ń láti débẹ̀ ni, ṣùgbọ́n nísinsìnyí kí n jókòó sílé ni, kí n máa ka Bíbélì ni, kí n máa wàásù ìrere ni. Èyí ni ìṣògo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Dípàláì, wípé a bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, irọ́ kúrò lẹ́nu wa, olè kúrò lọ́wọ́ wa, ìrìnde òru kúrò lẹ́sẹ̀ wa, àti nǹkan ayé, ìṣọ̀ṣọ́ ayé, ìrìn ayé, ọ̀rọ̀ ayé, ká máa kun ètè, ká máa kun ojú, ká máa kun èékánná, ká máa jó irun níná, wípé gbogbo nǹkan wọ̀nyí wọ́n kúrò ní ìgbésí ayé wa. Ìṣògo wa ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ wípé adìẹ ọmọ Ọlọ́run, bí a bá jáde láti jẹ́rìí, ẹ̀rí wa ni wípé Jésù Kristì sọ mí dòmìnira, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ èṣù, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ àwọn nǹkan tí ó so mí lọ́jọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn nǹkan tí ó dè mí ní ìgbèkùn nínú ayé yìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, ó jẹ́ kí n bọ́ lọ́wọ́ wọn. Ohun tí a fi máa ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyí, ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń yí ìlànà padà, ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé bí wọ́n ti ń wá sínú ìjọ nísinsìnyí, ìṣògo wọn, ìjẹ́rìí wọn ni wípé mo ní ìmúláradá, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo fẹ́ di adẹ́tẹ̀ tán, ṣùgbọ́n ìgbà tí wọ́n ti gbàdúrà fún mi, mo ti bọ́ lọ́wọ́ nǹkan wọ̀nyí, tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo jẹ́ ẹni tí nǹkan máa ń rìn lára rẹ̀, ṣùgbọ́n nísinsìnyí nǹkan ti gbogbo nǹkan wọ̀nyí ti kúrò, ṣùgbọ́n wọn ò bọ́ lọ́wọ́ sìgá mímu, wọn ò bọ́ lọ́wọ́ ọtí o, wọn ò bọ́ lọ́wọ́ olè, wọn ò bọ́ lọ́wọ́ irọ́ pípa, wọn ò bọ́ lọ́wọ́ ìjà jíjà, wọn ò bọ́ lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó jẹ́ wípé ó jẹ́ ẹ̀ṣẹ̀ ní ìgbésí ayé wọn. Ó mọ̀ ohun tí Ọlọ́run sọ fún wa wípé láì sí ìwà mímọ́ kò sí ẹni tí yóò lè rí Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, èyí ni mo fi ka orí kejìlá fún ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀, yẹ kí a wo orí kejìlá nísinsìnyí. Nínú orí kejìlá ẹsẹ̀ ìkíní, ó ní nítorí náà bí a ti fi àwọ̀ sánmọ̀ tí ó kú tó báyìí fún ẹlẹ́rìí yí wa ká, ẹ jẹ́ kí a pa ohun ìdíwọ́ gbogbo tì sí apá kan àti ẹ̀ṣẹ̀ tí ó rọnù láti dìmọ́ wa, kí a sì máa fi sùúrù sa eré ìje tí a gbé ka iwájú wa, kí a máa wo Jésù olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni nítorí ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀, ó farada àgbélébùú láìka ìtìjú sí, tí ó sì jókòó lé ọwọ́ ọ̀tún ìtẹ́ Ọlọ́run sàárò, tí ẹni tí ó farada irú ìsọ̀rọ̀ òdì yìí láti ọ̀dọ̀ àwọn ẹlẹ́ṣẹ̀ sí ara wọn, kí ẹ máa bàa rẹ̀wẹ̀sì nínú ọkàn yín, kí àárẹ̀ sì mú yín, ẹ̀yin kò tí ì kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì yín. Dúró níbẹ̀, ó ti sọ fún wa nínú orí kọkànlá, ó sọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Noah tí ó kan ọkọ̀ pẹ̀lú ìgbàgbọ́, ó sọ nípa Abrahamu tí ó jáde láti ibì kan lọ sí ibòmíràn nípa ìgbàgbọ́, ó sọ nípa Sarah tí ó lóyún tí ó bímọ nípa ìgbàgbọ́, ó sọ nípa Isaac, nípa Joseph, ó sọ nípa Jacob nípa ìgbàgbọ́, ó sọ nípa Mose nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn òbí Mose pẹ̀lú nípa ìgbàgbọ́, ó sọ nípa Jephthah, ó sọ nípa Dáfídì, ó sọ nípa Samsoni, ó sọ nípa Gideon.

nípa ìgbàgbọ́, ó sọ nípa àwọn nǹkan tí a lè fojú rí. Àpín òkun pupa níyà ni, tàbí abímọ, tàbí agba ilẹ̀ ìní, tàbí akan ọkọ̀, tàbí ohun mìíràn tí a ṣe wípé a ṣẹ́gun àwọn Filistini, tàbí ọ̀pọ̀lọpọ̀ nǹkan mìíràn tí a ṣe, odi Jericho ni a wólulẹ̀ ni. Ó sọ pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wà nípa ìgbàgbọ́, ṣùgbọ́n ní orí kejìlá wa sọ wípé nísinsìnyí kí a mójú kúrò ní wípé a pín òkun pupa níyà, kí a mójú kúrò nínú wípé a jẹ́ kí Goliath kí ó kú, kí a mójú kúrò nípa wípé a ṣẹ́gun àwọn ọ̀tá, kí a kọjú sí nǹkan kan wípé a ṣẹ́gun ẹ̀ṣẹ̀, kí a kọjú ìjà sí ẹ̀ṣẹ̀ títí di ẹ̀jẹ̀ ní ìjàkadì wa, kí a sì máa wo Jésù Kristì olùpilẹ̀ṣẹ̀ àti aláṣepé ìgbàgbọ́ wa, ẹni tí ó jẹ́ wípé ó farada àgbélébùú, ẹni tí ó jẹ́ wípé ó ṣe gbogbo nǹkan tí Ọlọ́run fẹ́ kí ó ṣe, ayọ̀ tí a gbé ka iwájú rẹ̀ òun ni ó tẹjú mọ́. Àwa náà pàápàá ó yẹ kí ó yé wa wípé ìṣẹ́gun tí ó ga jùlọ, ìṣẹ́gun tí ó pọ̀ jùlọ òun ni ó pé aṣẹ́gun ẹ̀ṣẹ̀, aṣẹ́gun èṣù, aṣẹ́gun ẹran ara, àwọn nǹkan tí ó ń dojúkọ wá, àwọn nǹkan tí ó dàbí ẹni wípé wọ́n jẹ́ ìdánwò ní iwájú wa, àdojúkọ wọn, a sì ṣẹ́gun. Wo ẹsẹ̀ ìkẹrìnlá, ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti ìwà mímọ́ láìsí èyí ni kò sí ẹni tí yóò rí Olúwa. Ó ní ẹ máa lépa àlàáfíà pẹ̀lú gbogbo ènìyàn, pẹ̀lú ènìyàn gbogbo, àti wípé kí a sì máa lépa ìwà mímọ́ láìsí ìwà mímọ́ yìí kò sí ẹni tí yóò lè wu Olúwa, tí yóò lè rí Olúwa. Sórí wípé láàrin wa ó jẹ́ ohun tí mo gbàgbọ́ wípé yóò máa ṣe Jésù Kristì láàánú, yóò sì máa bà á nínú jẹ́ wípé a kò lépa ìwà mímọ́, ìwòsàn la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, bá ó ṣe jẹ, bá ó ṣe mu la ń lépa ẹ̀, a kò lépa ìwà mímọ́, jẹ́ kí n bímọ, jẹ́ kí n lọ́kọ, jẹ́ kí n láya la ń lépa ẹ̀, a kò lépa wípé bí ìpè bá dún nígbàkigbà, tàbí bí Jésù Kristì bí ó bá farahàn láwọ̀sánmọ̀ wípé ǹjẹ́ a ó lè rí Olúwa, a kò lépa ìwà mímọ́, àwọn nǹkan ayé yìí, àwọn òmúlẹ̀ mọ́fọ ayé, àwọn nǹkan àfọwọ́bà fílẹ̀, àwọn nǹkan tí ó jẹ́ wípé a ò lè mú lọ sọ́run, ò bá ní gbogbo owó ayé yìí a ò lè kó o lọ sọ́run, ò bá ra gbogbo mọ́tò ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá ní gbogbo àwọn ọ̀rẹ́ ayé a ò lè kó wọn lọ sọ́run, ò bá di ẹni gbajúmọ̀ nínú ayé, ò bá di òṣèlú pàtàkì nínú ayé a ò lè mú èyí lọ sí ọ̀run, ò bá di ẹnikẹ́ni kíni ló lè jẹ́ nínú ìjọ a ò lè mú àwọn nǹkan wọ̀nyí lọ sí ọ̀run. Ohun kan ṣoṣo tí a lè mú lọ sí ọ̀run tí ó jẹ́ ìwé ìrìnà láti rìn nínú ayé yìí lọ sí ọ̀run rere, òun ni ìwà mímọ́. Ǹjẹ́ o jẹ́ mọ̀, ó ṣe wá láàánú wípé ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ti di àtúnbí, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe borí àwọn ìdánwò tí ó ń kọlu ara wa, tí ó ń wá sí àgọ́ ara wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lépa bí a ó ṣe jẹ́ mímọ́ nínú, mímọ́ lóde, mímọ́ nínú ẹbí, mímọ́ ní ìgboro, mímọ́ ní ìletò, mímọ́ nínú ilé, mímọ́ pẹ̀lú àwọn aládùúgbò wa, ọ̀pọ̀lọpọ̀ ni ò lé wa ni ò lépa ìwà mímọ́, ìwà òdodo níbi iṣẹ́ ni, ìwà òdodo níbi ọjà wa ni, ìwà òdodo ìwà mímọ́ níbi kíbi tí a wà. Síbẹ̀síbẹ̀ a jẹ́ kí ó yé wa o wípé láìsí ìwà mímọ́ kò sí ẹni tí ò lè rí Ọlọ́run. Sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló wà, sọ fún mi bí ìpè bá dún nísinsìnyí níbo ló parí eré ìje ìgbàgbọ́ rẹ, níbo ló parí ẹ̀ sí, ṣé o ti di olódodo, ṣé o ti bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ṣé o ti bọ́ lọ́wọ́ àwọn fàájì ayé yìí, àwọn òmúlẹ̀mófo àfọwọ́bà fílẹ̀ ayé yìí, ṣé o ti bọ́ lọ́wọ́ wọn, àbí wọ́n dì ọ́ ní ìgbèkùn, àgbèrè, ẹ̀ṣẹ̀, irọ́ pípa, olè jíjà, ìbínú, àbí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n dì ọ́ mọ́lẹ̀ tí wọ́n ní jẹ́ kí o lè bá Jésù lọ. Ṣé o ti ní ìwà òdodo tí a ń sọ nípa rẹ̀ yìí, ìwà mímọ́ tí a ń sọ nípa rẹ̀ yìí, ṣé wọ́n ti jẹ́ tirẹ̀? Dìde kí o gbàdúrà, dìde kí o sọ fún Ọlọ́run, láìsí ìwà mímọ́ kò sẹ́ni tí o lè wọ Ọlọ́run. Èyí ni ohun tí ó ga jùlọ, ohun tí ó ga jùlọ tí ìgbàgbọ́ lè ṣe ní ìgbésí ayé wa, wípé kí a wo ẹ̀ṣẹ̀ wa nù pẹ̀lú ìgbàgbọ́, kí a sọ wá di olódodo nípa ìgbàgbọ́, kí a sọ wá di ẹni ìwà bí Ọlọ́run nípa ìgbàgbọ́, kí a di ẹni tí ó ní ìwà mímọ́ nípa ìgbàgbọ́. Sọ fún Ọlọ́run wípé bí kì í bá ṣe pé o sọ mí di olódodo ni kì yóò kúrò níbí lónìí. Bí o bá sọ fún Ọlọ́run, bí o bá gbàgbọ́, yóò ṣe fún ọ, yóò gba ọkàn rẹ là, yóò tún ọ bí, yóò wọ ẹ̀ṣẹ̀ ẹnu, yóò sọ di olódodo àti ẹni mímọ́.

Thank you.

I'm

0: Ni oruko Jesu Kristi Oluwa wa.
1: Mo fẹ́ kí o rántí wípé àṣálẹ̀ òní ni àṣálẹ̀ ọjọ́ tí ó kẹ́yìn. Ó sì dá mi lójú wípé Ọlọ́run fẹ́ ṣe ọ̀pọ̀lọpọ̀ àìníye àìlóǹkà iṣẹ́ ìyanu. Ṣé o jẹ́ ọ̀kan lára àwọn olóríire tí yóò gba iṣẹ́ ìyanu kí o tó lọ? Nítorí wípé ọjọ́ alẹ́ tí ó kẹ́yìn yìí, Ọlọ́run fẹ́ ṣe ìyanu ní ìgbésí ayé rẹ. Kí o sì mọ̀ wípé ohun tí ó ti dúró síbẹ̀ gẹ́gẹ́ bí òkè ní àṣálẹ̀ yìí ni Olúwa fẹ́ mú gbogbo rẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ lórúkọ Jésù. Nítorí bẹ́ẹ̀, tẹ́tí sílẹ̀. Bí o bá ní ohunkóhun bí gẹ̀gẹ̀ lọ́rùn, bí ìpakè, bí ike, bí oyún ìju, tàbí ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wú sí àgọ́ ara rẹ, àwọn wọ̀nyí ni a fẹ́ gbàdúrà fún nísinsìnyí. Ohunkóhun tí ó bá wú sí ara rẹ, gẹ̀gẹ̀ ni, ìpakè ni, ike ni, oyún ìju, ẹsẹ̀ wíwú, tàbí ohunkóhun tí ó wúlé ara rẹ, ó gbé ọwọ́ sókè, ó sì fi ọwọ́ kan lé ibi tí ó wú yìí, kí a gbàdúrà kí òkè yìí tí ó wà ní ìgbésí ayé rẹ kí ó lè ṣí. Mo retí ọwọ́ rẹ lókè. Bí o bá ní ohun tí a sọ yìí, bí a bá ti gbàdúrà tán, ni o ní láti yẹ ara rẹ wò lórí ohun tí a fẹ́ gbàdúrà sí. O sì rí i wípé òkè ti ṣídìí. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, alágbára, atóbi jù, ẹlẹ́dàá, a dúpẹ́ wípé ẹ ti fi wá lọ́kàn balẹ̀ wípé bí a bá sọ fún òkè wípé kí ó ṣídìí, tí kò sí iyè méjì kan lọ́kàn wa, tí a sì gbàgbọ́ wípé ohun tí a sọ yóò ṣe, yóò rí bẹ́ẹ̀ fún wa. Ǹjẹ́ nítorí náà mo wá lórúkọ Jésù tẹ̀tí fi fún wa nínú agbára ẹ̀jẹ̀ Jésù àti pẹ̀lú agbára ẹ̀mí mímọ́ àti ìfàmì oríyàn yín. Nítorí náà ni a ṣe ń gbàdúrà wípé gbogbo òkè tí ó wú sí ara àwọn ènìyàn wọ̀nyí, ẹ kúrò lórúkọ Jésù. Ìwọ ike tí ó fi ẹ̀yìn ẹni yìí ṣe ibùgbé, mo pàṣẹ jáde lórúkọ Jésù. Gẹ̀gẹ̀ ọrùn tí ó wà ńbẹ̀ fún ọjọ́ pípẹ́, mo pàṣẹ fún yín ẹ jáde lórúkọ Jésù. Ìpákè tí ó wà ní abẹ́ inú, mo pàṣẹ nísinsìnyí wípé gẹ́gẹ́ bí òkè ẹ ṣídìí lórúkọ Jésù. Ẹsẹ̀ wíwú, ara wíwú, ikùn wíwú, mo pàṣẹ ẹ kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú alágbára, ẹ fi ọwọ́ kan gbogbo àwọn ènìyàn wọ̀nyí pẹ̀lú gbogbo àìsàn tí ó jẹ́ kí ara wọn wú, àti ìrora tí ó jẹ́ kí ara wọn wú, àti gbogbo àrùn wọ̀nyí, ẹ lé wọn jáde lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí, àwọn tí a gbàdúrà fún yìí, ẹ yẹ ara yín wò. Bí o bá sì ti rí i wípé bí ìpákè ni, tàbí ohun mìíràn, tàbí oyún ìju, tàbí ike, tàbí gẹ̀gẹ̀, tàbí ara wíwú, o rí wípé o ti kúrò, o yin Ọlọ́run lógo, a ó sì yọ̀ pẹ̀lú rẹ kí a tó máa tẹ̀síwájú nísinsìnyí.

ibikíbi tí o bá wà kí o máa jáde bọ̀. Orí wípé bí a ṣe gbàdúrà tán, nǹkan tí ó wú sí ọ níkùn, nǹkan tí ó wú sí ọ lọ́rùn, èyí tí ó wú sí ọ lẹ́sẹ̀, àti èyí tí ó wú sí ọ lábẹ́, orí wípé ó ti kúrò, Ọlọ́run ti ṣí òkè rẹ nídìí, máa bọ̀ ní gbọ̀ngàn kéje, gbọ̀ngàn kéje. Ẹ jẹ́ kí àwọn aṣọ́nà wa, kí wọn kí ó darí wọn. À ń retí yín o. Ibikíbi tí o bá wà, yẹ ara rẹ wò. Orí wípé Ọlọ́run ti ṣe fún ọ. Ó ti mú òkè rẹ, ó ti ṣí i nídìí, máa jáde bọ̀. Yẹ ara rẹ wò. Iṣẹ́ ìyanu àánú ni. Kì í ṣe wípé bóyá nìkan kan lẹ́tọ́ sí, ó tọ́ àbí ó yẹ. Tìrẹ ni, máa jáde bọ̀. À ń retí yín. Ṣé àyẹ̀wò ohun tí Ọlọ́run mú kúrò? Gbogbo òkè ni yóò ṣídìí. Nísinsìnyí bí wọ́n ti ń jáde bọ̀, a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àrùn mìíràn nínú ara. Bí o bá ti ń gbọ́ èyí tí ó jọ tìrẹ, kí o máa náwọ́ sókè. Àrùn bíi ẹ̀tẹ̀, àrùn bíi ọgbẹ́ inú, tàbí jẹjẹrẹ tí wọ́n ń pè ní cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer nínú tàbí lára, ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀ tuberculosis, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá jẹ́ àwọn nǹkan wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, lè ó jẹ́ tìrẹ, tí o ti ń rù káàkiri fún ọjọ́ pípẹ́, ìdáǹde ti dé. Nítorí iṣẹ́ ìyanu àánú yóò tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ Jésù. Ẹ díjú kí a gbàdúrà. Àwọn wọ̀nyí tí ó ní àrùn tí a kà sílẹ̀ wọ̀nyí tàbí ohun tí ó jọ wọ́n, ẹ̀tẹ̀ ni, tàbí ọgbẹ́ inú, tàbí cancer, tàbí egbò ọjọ́ pípẹ́, ulcer, tàbí ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àrùn àtọ̀gbẹ. Bí o bá ní àrùn tí ó ju àwọn wọ̀nyí, yọ ọwọ́ rẹ sókè. Lẹ́sẹ̀kẹsẹ̀ bí a bá ti gbàdúrà tán, ni kí o yí ara rẹ wò, nítorí wípé iṣẹ́ ìyanu tìrẹ, ó ń dúró de ọ́. Ọlọ́run aláàánú, a dúpẹ́ wípé alágbára ni yín, ẹ kì í bàájì. Kò sí ohun tó ṣòro fún yín láti ṣe. Nítorí bẹ́ẹ̀ ni a fi ń gbàdúrà fún àwọn wọ̀nyí. Gbogbo àrùn tó wà lára wọn, ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ìwọ àrùn ẹ̀tẹ̀, mo pa á láṣẹ, jáde lórúkọ Jésù. Gbogbo ọwọ́ tó ti re, ọwọ́ tó ti gé, àti ẹsẹ̀ tó ti re, tó ti gé, mo pàṣẹ wípé kí Ọlọ́run ẹlẹ́dàá, kí ó dá àwọn ẹ̀yà ara tí ó ti sọnù, tí ó ti re sọnù, kí ó dá wọn padà lórúkọ Jésù. Gbogbo kòkòrò tó ń jẹ àgọ́ ara rẹ, a pa wọ́n run, a mú wọn kúrò. Gba ìwòsàn lórúkọ Jésù. Gbogbo ọgbẹ́ inú, a ń gbàdúrà wípé kí ìwòsàn kí ó dé lórúkọ Jésù. Àrùn jẹjẹrẹ cancer, àpá aláṣẹ, ẹ jáde lórúkọ Jésù. Àti egbò ọjọ́ pípẹ́, yálà lójú ara tàbí nínú ẹ̀dọ̀, ẹ gba ìwòsàn lórúkọ Jésù. Ikọ́ jẹ̀dọ̀jẹ̀dọ̀, ikọ́ fée, àpá aláṣẹ wípé kí ẹ kúrò lórúkọ Jésù. Kí ìwòsàn tòótọ́, ìwòsàn tí ó dúró pẹ́ títí, kí ó wá nísinsìnyí sí àgọ́ ara yín lórúkọ Jésù. Ìwọ àrùn àìsàn àtọ̀gbẹ, jáde lórúkọ Jésù. Gbogbo àwọn àrùn mìíràn tí ó fara ju àwọn wọ̀nyí, tí ó ń dá wọn lóró, tí ó mú owó, tí ó ń kówó wọn lọ, Ọlọ́run aláàánú alágbára, ẹ wò wọ́n sàn lórúkọ Jésù. Ẹ ti sọ fún wa wípé bí a bá sọ fún òkè wípé kó ṣídìí, ó ní láti ṣídìí. A gbàgbọ́ wípé ẹ ti ṣe é. A gbàgbọ́ wípé ẹ ti dáhùn àdúrà wa. Lórúkọ Jésù Kristì Olúwa wa, àmín.
ye ara re wo. Ibikibi ti o ba wa ye ara re wo. Ise iyanu Olorun ti te o lowo. Bi o ba ti ri ise iyanu yi wepe o ti farahan ninu ara re ki o ma jade bo.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Genesis, ori ikokanlelogun, Oluwa si be Sarah wo bi o ti wi, Oluwa si se fun Sarah bi o ti so. Sarah si loyun, o si bi omokunrin kan fun Abraham bi opologbo re. Bi akoko igba ti Olorun da fun, Abraham si toruko omo re ti a bi fun ni Isaac, eni ti Sarah bi fun. Abraham si ko Isaac omo re ni ila, nigba ti o di omo ijo mejo, gege bi Olorun ti fi ase fun. Abraham si je ni 80 odun nigba ti abi Isaac omo re fun. Sarah si wi pe Olorun pa mi lerin, gbogbo eni ti o gbo yo si rerin pelu mi. O si wi pe tani iba wi fun Abraham pe Sarah yo fi omo fun omo mu. Mo sa bi omo kan fun ni opologbo re. Omo na si dagba, a si je ale enu omo. Abraham si se ase nla ni ojo na ti aja Isaac le enu omo. Sarah si bi omo Hagari ara Egypt ti o bi fun Abraham, o n fi rerin. Nítorí náà ni ó ṣe wí fún Abraham pé ilé ẹrúbìnrin yìí jáde tí òun ti ọmọ rẹ̀, nítorí tí ọmọ ẹrúbìnrin yìí kì yóò ṣe àròlé pẹ̀lú Isaac ọmọ mi. Ọ̀rọ̀ yìí sì burú gidigidi ní ojú Abraham nítorí ọmọ rẹ̀. Ọlọ́run sì wí fún Abraham pé má ṣe jẹ́ kí ó burú ní ojú rẹ̀ nítorí ọmọdékùnrin náà àti nítorí ẹrúbìnrin rẹ̀. Ní gbogbo èyí tí Sarah sọ fún ọ, fetí sí ohun rẹ̀ nítorí nínú Isaac ni a ti pe irú ọmọ rẹ̀ àti ọmọ ẹrúbìnrin náà pẹ̀lú lèmi ó sọ di orílẹ̀-èdè. Nítorí irú ọmọ rẹ̀ ní ṣe, Abraham sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó mú àkàrà àti ìgò omi kan, ó fi fún Agari, ó gbé ilé ní èjìká àti ọmọ náà, ó sì lé e jáde, òun sì lọ, ó rìn káàkiri ní ìlú Beersheba. Omi náà sì tán nínú ìgò, ó sì sọ ọmọ náà sí abẹ́ ìgboro kan, ó sì lọ, ó jókòó kọjú sí i ní ọ̀nà jínjìn réré, ó tó bí ìtàpàsí kan, nítorí tí ó wí pé kí èmi má rí ikú ọmọ náà, ó sì jókòó kọjú sí i. Ó gbé ohun rẹ̀ sókè, ó ń sọkún. Ọlọ́run sì gbọ́ ohun ọmọdékùnrin náà. Áńgẹ́lì Ọlọ́run sì pè Hagari láti ọ̀run wá. Ó bi pé, kí ni ó ṣe ọ́, Hagari, má ṣe bẹ̀rù nítorí tí Ọlọ́run ti gbọ́ ohun ọmọdékùnrin náà níbi tí ó gbé wà. Dìde, bí ọmọdékùnrin náà kí o sì dìí mú, nítorí tí èmi ó sọ ọ́ di orílẹ̀-èdè ńlá. Ọlọ́run sì ṣe ilé ojú, ó sì rí kànga omi kan, ó lọ, ó sì pọnmi kún ìgò náà, ó sì fi fún ọmọdékùnrin náà mu. Ọlọ́run sì wà pẹ̀lú ọmọdékùnrin náà. Ó sì dàgbà, ó sì jókòó ní ìjù, ó di tàfàtàfà. Ó sì jókòó ní ìjù Párani, ìyá rẹ̀ sì fẹ́ obìnrin fún un láti ilẹ̀ Egypt wá. Ó sì ṣe ní àkókò náà ni Abimeleki àti Fikoli olórí ogun rẹ̀ wí fún Abraham pé Ọlọ́run pẹ̀lú rẹ̀ ní gbogbo ohun tí ìwọ ń ṣe. Ǹjẹ́ ní ìsinsìnyìí fi Ọlọ́run búra fún mi níhìn-ín yìí pé ìwọ kì yóò ṣe ẹ̀tàn sí mi, tàbí sí ọmọ mi, tàbí sí ọmọ ọmọ mi, ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìṣe ohun tí mo ṣe sí ọ, bẹ́ẹ̀ ni ìwọ ṣe sí mi. Àti sí ilẹ̀ tí ìwọ ti ṣe àtìpó nínú rẹ̀. Abraham sì wí pé èmi ó búra. Abraham sì bá Abimeleki wí nítorí kànga omi kan tí àwọn ọmọ ọ̀dọ́ Abimeleki fi agbára gbà. Abimeleki sì wí pé èmi kò mẹni tí ó ṣe nǹkan yìí, bẹ́ẹ̀ ni ìwọ kò sọ fún mi, bẹ́ẹ̀ ni èmi kò gbọ́ bí kò ṣe lónìí. Abraham sì mú àgùntàn àti akọ màlúù, ó fi wọn fún Abimeleki, àwọn méjèèjì sì dá májẹ̀mú. Abraham sì ya abo ọ̀dọ́ àgùntàn méje nínú abo sí ọ̀tọ̀ fún ara wọn. Abimeleki sì bẹ Abraham pé kí ni a lè mọ abo ọ̀dọ́ àgùntàn méje tí ìwọ yà sí ọ̀tọ̀ fún ara wọn yìí sí. Ó sì wí pé nítorí abo ọ̀dọ́ àgùntàn méje yìí ni ìwọ gbà lọ́wọ́ mi kí wọn kí ó lè ṣe ẹ̀rí mi pé èmi ni ó wa kànga yìí. Nítorí náà ni ó ṣe pé ibẹ̀ náà ní Beersheba, nítorí níbẹ̀ ni àwọn méjèèjì gbé búra. Bẹ́ẹ̀ ni wọ́n sì dá májẹ̀mú ní Beersheba. Nígbà náà ni Abimeleki dìde àti Fikoli olórí ogun rẹ̀, wọ́n sì padà lọ sí ilẹ̀ àwọn ará Filistia. Abraham sì lọ igi Tamariski kan ní Beersheba, níbẹ̀ ni ó sì pe orúkọ Olúwa Ọlọ́run ayérayé. Abraham sì ṣe àtìpó ní ilẹ̀ àwọn ará Filistia ní ọjọ́ púpọ̀.
2: Genesis.

0: orí ìkejìlélógún. Ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni Ọlọ́run dá Abrahamu wò. Ó sì wí fún un pé, Abrahamu, òun sì dáhùn pé, èmi nìyí. Ó sì wí fún un pé, mú ọmọ rẹ ní ìsinsìnyí, Isaki, ọmọ rẹ náà kan ṣoṣo tí ìwọ fẹ́, kí ìwọ kí o sì lọ sí ilẹ̀ Moria, kí o sì fi rúbọ sísun níbẹ̀ lórí ọ̀kan nínú òkè tí èmi ó sọ fún ọ. Abrahamu sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì di kẹ́tẹ́kẹ́tẹ́ rẹ̀ ní gàárì, ó sì mú méjì nínú àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pẹ̀lú rẹ̀, àti Isaki, ọmọ rẹ̀, ó sì la igi fún ẹbọ sísun náà, ó sì dìde, ó sì lọ sí ibi tí Ọlọ́run sọ fún un. Ní ijọ́ kẹta, Abrahamu sì gbé ojú rẹ̀ sókè, ó rí ibẹ̀ náà ní òkèrè. Abrahamu sì wí fún àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ pé, ẹ̀yin jókòó níyìn pẹ̀lú kẹ́tẹ́kẹ́tẹ́, àti èmi àti ọmọ yìí yóò lọ sí ọ̀hún ni, a ó sì gbàdúrà, a ó sì tún padà tọ̀ yín wá. Abrahamu sì mú igi ẹbọ sísun náà, ó sì dì rú Isaki ọmọ rẹ̀, ó sì mú iná ní ọwọ́ rẹ̀ àti ọbẹ̀, àwọn méjèèjì sì jùmọ̀ ń lọ. Isaki sì sọ fún Abrahamu bàbá rẹ̀, ó sì wí pé, bàbá mi, òun sì wí pé, èmi nìyí ọmọ mi, òun sì wí pé, wo iná òun igi, ṣùgbọ́n níbo ni ọ̀dọ́ àgùntàn ẹbọ sísun náà gbé wà? Abrahamu sì wí pé, ọmọ mi, Ọlọ́run ti kalá rẹ̀ ni yóò pèsè ọ̀dọ́ àgùntàn fún ẹbọ sísun. Bẹ́ẹ̀ ni àwọn méjèèjì jùmọ̀ ń lọ, wọ́n sì dé ibi tí Ọlọ́run ti wí fún un. Abrahamu sì tẹ pẹpẹ kan níbẹ̀, ó sì to igi rere, ó sì dì Isaki ọmọ rẹ̀, ó sì da abúlẹ̀ lé orí pẹpẹ lórí igi náà. Abrahamu sì na ọwọ́ rẹ̀, ó sì mú ọ̀bẹ náà láti dúnbú ọmọ rẹ̀. Áńgẹ́lì Olúwa ni sì kọ sí i láti ọ̀run wá, ó wí pé, Abrahamu, Abrahamu, ó sì dáhùn pé, èmi nìyí, ó sì wí pé, má ṣe fọwọ́ kan ọmọdé náà, bẹ́ẹ̀ ni ìwọ kò gbọdọ̀ ṣe é ní nǹkan. Nítorí ní ìsinsìnyí, èmi mọ̀ pé ìwọ bẹ̀rù Ọlọ́run, nígbà tí ìwọ kò ti dùn mí lé ọmọ rẹ náà kan ṣoṣo. Abrahamu sì gbé ojú rẹ̀ sókè, ó wò, sì kíyèsí lẹ́yìn rẹ̀, àgbò kan tí ó fi ìwo rẹ̀ há ní pàǹtírí. Abrahamu sì lọ, ó mú àgbò náà, ó sì fi rúbọ sísun ní ipò ọmọ rẹ̀. Abrahamu sì pe orúkọ ibẹ̀ náà ní Ìwọ́pàjìrè, bí a ti ń wí títí di òní yìí, ní òkè Olúwa ni a ó gbé rí i. Áńgẹ́lì Olúwa ní sì kọ̀ sí Abrahamu láti ọ̀run wá lẹ́rìn kejì, ó sì wí pé, èmi ti kálà mi ni mo fi búra, ni Olúwa wí, nítorí bí ìwọ ti ṣe nǹkan yìí, tí ìwọ kò sì dùn mí lé ọmọ rẹ náà kan ṣoṣo, pé ní bíbùkún, èmi ó bùkún fún ọ, àti ní bíbísí, èmi ó mú irú ọmọ rẹ bí sí bí ìràwọ̀ ojú ọ̀run, àti bí iyanrìn etí òkun, irú ọmọ rẹ ni yóò sì ní ẹnu bodè àwọn ọ̀tá wọn, àti nínú irú ọmọ rẹ ni a bùkún fún gbogbo orílẹ̀-èdè ayé, nítorí tí ìwọ ti gba ohùn mi gbọ́. Abrahamu sì padà tó àwọn ọ̀dọ́mọkùnrin rẹ̀ lọ, wọ́n sì dìde, wọ́n sì jùmọ̀ lọ sí Bíáṣébà. Abrahamu sì jókòó ní Bíáṣébà, ó sì ṣe lẹ́yìn nǹkan wọ̀nyí ni a sọ fún Abrahamu pé, kíyèsí, Milka òun pẹ̀lú sì ti bímọ fún Nahori arákùnrin rẹ̀, Wúsì àkọ́bí rẹ̀, àti Búsì arákùnrin rẹ̀, àti Kemueli bàbá Aramu, àti Kesedi, àti Hasu, àti Pildashi, àti Jidlafu, àti Betueli. Betueli sì bí Rebeka, àwọn mẹ́jọ yìí ni Milka bí fún Nahori arákùnrin Abrahamu, àti àlè rẹ̀ orúkọ ẹni tí jẹ́ Rehuma, òun pẹ̀lú sì bí Teba, àti Gahamu, àti Tahashi, àti Maaka.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọlọ́run aláàánú adúpẹ́ lọ́wọ́ yín. Ó jẹ́ ayọ̀ ọkàn wa láti wá sí iwájú yín. Nítorí wípé a mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó sọ òkun adìyẹ mọ́lẹ̀. A mọ̀ pé nígbà tí a bá wá, àìsàn yóò pòórá. A mọ̀ wípé nígbà tí a bá wá, gbogbo òṣì, gbogbo ìṣẹ́ yóò dópin ní ìgbésí ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá, ẹ ó tan ìmọ́lẹ̀ sínú ọkàn wa, àti sí ipa ọ̀nà wa, àti sínú ayé wa. A mọ̀ pé nígbà tí a bá wá sí iwájú yín, gbogbo àwọn agbára òkùnkùn tí ó ti ń jẹ gàba, tí ó ti ń tẹ̀ wá mọ́lẹ̀, wípé a ó ní ìdáǹdè kúrò nínú àwọn nǹkan wọ̀nyí tó ń dá wa lóró. A mọ̀ wípé nígbà tí a bá wá, a ó lè gbàdúrà, ẹ ó sì lè gbọ́ àdúrà wa. A ń bẹ̀bẹ̀ wípé bí a ti wá lónìí, wípé ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò sọjí nínú ọkàn wa lórúkọ Jésù. A sì ń bèrè wípé gẹ́gẹ́ bí ìgbàgbọ́ ààyè, ìgbàgbọ́ ọ̀tun yóò ti dìde nínú ọkàn wa, wípé bí a ó ti máa gbàdúrà, ẹ ó gbọ́ àdúrà wa, ẹ ó sọ òkùnkùn di ìmọ́lẹ̀ fún wa. Àwọn ìkáàánú tàbí àwọn ohun tí ó ń dá wa lóró, ẹ ó mú wọn kúrò ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ mú wa súnmọ́ ọ̀dọ̀ ara yín. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí.

mo n sọrọ nipa igbagbọ o ye ki a mo wi pe a ti ma n sọrọ nipa igbagbọ ohun ti igbagbọ le se ere ti o wa ninu igbagbọ ipa ti igbagbọ ko ninu adura ti a ma n gba bi a ba wo heberu ori kọkànlá ẹsẹ ikini nje igbagbọ ni idaniloju ohun ti a n reti ijeri ohun ti a ko ri bi a ko ba ti ri ohun kankan bi ọwọ wa ko ba ti tẹ ohun ti a n fẹ ṣugbọn ti ẹmi ọlọrun n jẹri ninu ọkan wa lẹyin igba ti a ti gbadura we pe ohun yii ti a ko ti ri yoo jẹ tiwa eyi ni a n pe ni igbagbọ bi a ba n reti ohun kan ti ko si ti de ṣugbọn ti a ni idaniloju ti a si ni ifọkanbalẹ ninu ọkan wa we pe ọlọrun ki yoo jẹ wa kulẹ ati wepe ọlọrun yoo fun wa ni nkan wọnyi a si ni idaniloju yi a ni ijeri yi ninu ọkan wa eyi ni a n pe ni igbagbọ boya o ti n gbadura fun ọmọ rẹ wepe iyipada titun yoo de ninu ọmọ rẹ ṣugbọn o dabi ẹni wepe ohun to n reti ko ti tẹ ọ lọwọ o ko ti ri ki o fi oju ara ri ṣugbọn o ni idaniloju ẹmi ọlọrun si n jẹri ninu ọkan rẹ wepe nkan ti o ti gbadura fun yi wepe dandan ọlọrun yoo ṣe wepe o tilẹ ti ṣe ka foju ri loku eyi ni a n pe ni igbagbọ boya o n gbadura fun ọkọ rẹ wepe iyipada rere ninu ẹbi iyipada rere ni ti iṣẹ iyipada rere ni ti igbega yoo de ṣugbọn a ko ti fi oju ri lojukoju a ko ti ri igbega tabi iyipada ti a n bere lojukoju ṣugbọn a ni idaniloju ninu ọkan wa balẹ wepe ọlọrun ti ṣe paapaa bi a ko tilẹ ti ifoju ri ẹmi ọlọrun si n ba ẹmi wa jẹri wepe ọlọrun ti gbọ adura wa inu wa bẹ si ni dun bi a ko ti ifoju ri bi a ko tilẹ ti ri sibẹsibẹ a ni inu didun nitori pe a mọ wepe ọlọrun ti ṣe eyi ni a pe ni igbagbọ o sọ ninu ẹsẹ ikeje wepe nitori ninu rẹ li àwọn alàgbà ní ẹ̀rí rere bí a bá ń sọ àwọn alàgbà kìí ṣe àwọn tí wọ́n léwó lórí a mọ̀ wípé àwọn tí wọ́n léwó lórí wà tí wọn kò ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ń sọ nípa àwọn alàgbà àwọn bàbá wa nínú ìgbàgbọ́ gẹ́gẹ́ bí abrahamu tí ó jẹ́ wípé bí ìlérí ti ọlọ́run ṣe fún bí ọwọ́ rẹ̀ kò tilẹ̀ tí ì tẹ́ síbẹ̀síbẹ̀ ó ń yọ̀ wo àpẹẹrẹ yìí nínú róòmù orí kẹrin róòmù orí kẹrin nínú láti ẹsẹ ìkẹtàdínlógún gẹ́gẹ́ bí a ti kọ pé mo ti fi ọ ṣe baba orílẹ̀-èdè púpọ̀ níwájú ẹni tí ò ń gbàgbọ́ ọlọ́run ti kára rẹ̀ tí ó sọ òkú di ààyè tí ó sì pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà jẹ́ kí ó yẹ wípé ní àkókò yìí abrahamu kò tí ì bí ọmọ ìlérí ṣùgbọ́n a ti ṣe ìlérí fún un a sì ń sọ fún wa wípé bí ó tilẹ̀ jẹ́ wípé kò tí ì fojú rí i ọlọ́run pe ohun wọn ni tí kò sí bí ẹni pé wọ́n ti wà ìjẹ́rìísí nínú ọkàn rẹ̀ yìí ìdánilójú tí ó nínú ọkàn rẹ̀ yìí èyí ni a ń pè ní ìgbàgbọ́ wẹsẹ̀ kejìlélógún nígbà tí ìrètí kò sí ẹni tí ó gbàgbọ́ ní ìrètí kí ó lè di bàbá orílẹ̀-èdè púpọ̀ gẹ́gẹ́ bí èyí tí a ti wípé báyìí ni irú ọmọ rẹ̀ yóò rí ẹni tí kò ṣe àìlera ní ìgbàgbọ́ kò ro ti ara òun tìkára rẹ̀ tí ó ti kú tán nígbà tí ó tó bí ẹni ìwọ̀n ọgọ́rùn-ún ọdún àti kíkú inú sára kò fi àìgbàgbọ́ ṣiyèméjì ìlérí ọlọ́run ṣùgbọ́n ó le ní ìgbàgbọ́ èyí jẹ́ pé ó dúró ṣinṣin ní ìgbàgbọ́ ó ń fi ògo fún ọlọ́run nígbà tí ó sàtìmọ̀ dájúdájú pé ohun tí òun bá ti lérí òun sì lè ṣe é èyí ni a ń pè ní ìgbàgbọ́ wípé bí a kò tilẹ̀ tí ìfojú rí ṣùgbọ́n a ti gbàdúrà débi wípé ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí ó sì ń jẹ́ kí ó dá wa lójú wípé ohun tí a ń béèrè ọlọ́run ti ṣe é nígbà tí a bá gbàdúrà tí a bá dé àkókò yìí tí a bẹ̀ sí nínú inú dídùn tí ẹ̀mí ọlọ́run bá ẹ̀mí wa jẹ́rìí tí a ní ìdánilójú àti ìfọkànbalẹ̀ wípé máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ohun tó ń béèrè ọlọ́run ti ṣe
ma yin olorun logo nitori wipe ohun to nbere olorun ti fi ifo bi o ti le je wipe oko ti ri nigba ti o ba be si ni yin olorun logo nigba ti o ba be si ni dupe nigba ti o ba be si ni bu ola fun olorun nigba ti o ba be si ni ki olorun nigba ti o ba be si ni so nipa agbara nla olorun bi o ti le je pe o ti oko ti fi oju ri nkan woye yi ni a npe ni igbagbo bi o ba wo heberu ori kokanla ese ikefa ṣùgbọ́n láì sí ìgbàgbọ́ kò lè ṣeéṣe láti wù ú nítorí ẹni tí ó bá ń tọ ọlọ́run wá kò lè ṣàìgbàgbọ́ pé ó ń bẹ àti pé ó ní olùṣẹ̀san fún àwọn tí ó fi ara balẹ̀ wá a èyí ni ó ń sọ fún wa wípé ìgbàgbọ́ kìí dúró lásán ìgbàgbọ́ kìí wà lóun nìkan wípé bí a bá ní ìgbàgbọ́ a ó máa gbìyànjú láti wu ọlọ́run bí a bá ní ìgbàgbọ́ a máa tọ ọlọ́run wá nígbà gbogbo bí a bá ní ìgbàgbọ́ wípé a máa ké pe ọlọ́run a máa gbàdúrà bí a bá ní ìgbàgbọ́ a máa fihàn nípa ohun tí a ń sọ lẹ́nu ìgbàgbọ́ jẹ́ ohun ìní tí ó ṣe iyebíye àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń já wa sílẹ̀ àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń pani àìgbàgbọ́ jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìgbàlà ọlọ́run ìyì ọlọ́run ìbùkún ọlọ́run kí ó bọ́ lọ́wọ́ ènìyàn ìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí ó dára àìgbàgbọ́ máa ń sọ nípa ohun tí kò dára láti inú ọkàn wá ohun tí a máa ń sọ ni ó máa ń fihàn èyí tí a ní yálà a ní ìgbàgbọ́ tàbí a ní àìgbàgbọ́ bí a bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ yóò sọ òṣì àti ìṣe wa yóò sọ di ayọ̀ ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú òkùnkùn yóò mú wa sínú ìmọ́lẹ̀ ìgbàgbọ́ yóò yí àtúbọ̀tán ayé wa yóò yí padà ìgbàgbọ́ yóò mú wa kúrò nínú ọ̀nà tó lọ sí ọ̀run àpáàdì yóò mú wa sí ọ̀nà tí ó lọ sí ọ̀run rere ní ẹ̀dà kejì àìgbàgbọ́ yóò sọ ayọ̀ di ìbànújẹ́ àìgbàgbọ́ yóò yà wá nípa kúrò lọ́dọ̀ ọlọ́run kúrò nínú ìyè ọlọ́run àti kúrò nínú ìbùkún ọlọ́run bí ènìyàn bá ní ìgbàgbọ́ ìgbàgbọ́ tí gbanilà ìgbàgbọ́ ààyè ìgbàgbọ́ tí ń dàgbà sókè àti ìgbàgbọ́ tí fẹsẹ̀ múlẹ̀ nínú ọlọ́run àti nínú ọ̀rọ̀ rẹ̀ ìgbàgbọ́ yìí yóò ní ohùn tí ń bá ọlọ́run sọ̀rọ̀ èyí ni a fi ń sọ ní àṣálẹ̀ yìí nípa ohùn ìgbàgbọ́ tàbí kí a kúnkún wípé ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ láti ẹnu rẹ̀ jáde ohùn ìgbàgbọ́ tàbí ọ̀rọ̀ tí ìgbàgbọ́ máa ń sọ kí a tó kú ìgbàgbọ́ yóò máa sọ̀rọ̀ bí a tiẹ̀ wà ní ibi tó jẹ́ wípé ó dàbí ẹni pé ayé fẹ́ pin fún wa ìgbàgbọ́ yóò sì máa sọ̀rọ̀ bákan náà bí o bá wo ìṣe àwọn àpọ́sítélì orí keje ẹsẹ̀ 15 ìṣe àwọn àpọ́sítélì orí keje ẹsẹ̀ 15 ṣùgbọ́n òun kún fún ẹ̀mí mímọ́ ó tẹjúmọ́ ọ̀run ó sì rí ògo ọlọ́run àti jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run òun sì wí pé wò ó mo rí ọ̀run ṣí sílẹ̀ àti ọmọ ènìyàn ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run nígbà náà lé wọ́n kígbe lé òun rárá wọ́n sì di etí wọn wọ́n sì fi ọkàn kan rọ́ọ̀lù wọ́n sì wọ sẹ́yìn òde ìlú wọ́n sọ ọ́ lé òkúta àwọn ẹlẹ́rìí sì fi aṣọ wọn lélẹ̀ lé ẹsẹ̀ ọmọkùnrin kan tí à ń pè ní Saulu ṣùgbọ́n wọ́n sọ Stéfánù lé òkúta ó sì ké pe Olúwa wípé Jésù Olúwa gba ẹ̀mí mi bí o bá wo ibi tí a kà yí dáradára ó rí wípé nípa ìgbàgbọ́ ni Stéfánù ni ó fi sọ̀rọ̀ ohun tí a ń gbọ́ lẹ́nu rẹ̀ ni ohùn ìgbàgbọ́ wò wípé ó kún fún ẹ̀mí mímọ́ nígbà tí a fẹ́yàn Stéfánù ohun yìí ni a rí kà nípa rẹ̀ wípé ó kún fún ìgbàgbọ́ ó kún fún ọgbọ́n ọlọ́run ó sì kún fún ẹ̀mí mímọ́ pẹ̀lú níhìn-ín ni a ń ṣe inúnibíni sí i níhìn-ín ni a ń sọ́lé òkúta ó ní wò ó mo rí Jésù ń dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run rí wípé Jésù kò sọ ohunkóhun nísinsìnyí ṣùgbọ́n ó dúró lé ọwọ́ ọ̀tún ọlọ́run báwo ni Stéfánù ṣe mọ̀ wípé kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí onídàájọ́ kìí ṣe wípé Jésù ń dúró gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ dá a lẹ́bi wípé bóyá Stéfánù ti sọ ohun kan tí kò dùn mọ́ ọlọ́run nínú
o n kan ti o fa inu ni bini tabi si so lokota ti won so lokota bawo ni o se mo we pe Jesu duro gege bi alagbawi gege bi olugbala gege bi oluso agutan gege bi eni ti o fe pe un lo sile gege bi eni ti o fe ki on kaabo si ijoba olorun ohun ti o fi mo ni wo pe o ni igbagbo ninu olorun emi olorun ba emi re jeri wo pe o nje ti olorun ati wo pe Jesu papa o je olurapada ati oludande ohun eyi ni a so nipa igbagbo wo pe ni oju eku eni ti o ba ni igbagbo oro enu re yo je oro igbagbo eni ti o ba ni igbagbo bi o ti le nku lo yo ma wi pe mu nlo sile yo ma wi pe ati pese ade ogo sile fun mi yo ma wi pe mo ma wi pe ninu ile baba mi opolopo ebugbe nibe iba ma se be emi iba ti so fun yin ati wi pe emi lo ipese aye sile fun yin wi pe nigba ti mo ba si setan emi o pada wa lati mu yin lo si odo ara mi eni ti o ba ni igbagbo titi di oju iku ni o ma wi pe mu nlo si ilu orun mu nlo si ibi rere eni ti o ba ni igbagbo bi o ti le wa ni enu bodi orun bayi yo ma wi pe mo fe wole nitori pe mo ni oruko ninu iwe iye eyi ni a fi mo awon ti o ni igbagbo ninu aye ohun yo ma soro igbagbo ni oju iku oro enu won yo ma je oro igbagbo wo ma ni ireti ati idakoro idaniloju ninu oro ati ileri olorun sugbon eni ti o ba ni aigbagbo yo ma damu yo ma si emeji gere ti o ba ti ni inu ni bini tabi ajalu tabi edun okankan o ma gbo lati enu re be ni wepe olorun ko fe mi be ni wepe ko so ohun ti mo le se to le se daradara be ni wepe olorun ki gbadura mi be ni wepe mi o mo kini mo se be ni wepe boya mi o ti e pelu awon ayan fe be ni wepe mi okunkun mo boya olorun o ti e fe ki ma si ohun mi okunkun mo boya mo kan wa si ile isin lasan mi okunkun mo boya gbogbo eti mo nse o je otu bante ni waju olorun eni ti ko ni igbagbo lati oro enu re ni o ma ri wipe ohun ti o nso jade lenu o je oro aigbagbo ki o si mo wipe ohun ti a nso jade lenu o ni o n fi wa han yala a je eni ti o gbagbo tabi a je alaigbagbo ohun ti o n jale lati enu wa yala oro igbagbo tabi oro aigbagbo eyi ni yio ma fi han yala a o ni ibukun tabi a o ni idajo ki n to ma so siwaju si gege bi igbagbo ti ma n soro gege bi igbagbo ti ma n korin gege bi igbagbo ti ma n jeri gege bi igbagbo ti ma ni idakoro ati idaniloju ki n to so siwaju si ohun ti igbagbo ma n se ohun ti oro igbagbo ma n so je ki n koko so fun o ohun ti aigbagbo ma n so lati inu okan awon ti ko ni igbagbo wo Ezekieli ori ketadinlogoji Ezekieli ori ketadinlogoji ese kokanla nigba naa le o so fun mi pe omo eniyan egungun wonyi ni gbogbo ile Israeli wo won wi pe egungun wa gbe ireti wa si pin ni ti awa ati ke wa kuro olorun ni ero rere nipa awon eniyan wonyi o so fun Ezekieli wi pe oun fe dabira pelu awon omo Israeli oun fe ki awon egungun won ti o ti gbe ti o wa ni aponifoji awon egungun ti a ti ya nipa kuro ninu awon egungun miran oun fe se ikojopo oun fe fun oni iye oun fe ki won ki o le dide lori ese won gege bi ogun lanla sugbon bi o ti le je wipe olorun ni ireti ti o dara ipinu ti o dara ilana ti o dara ti eto ti o dara nipa awon eniyan wonyi sibe sibe ni won so wipe ko si ireti fun won ni won so wipe ko dabi eni pe awon le ni igbala ni won so wipe ko dabi eni wipe egungun ti o ti gbe wipe o tun le ni iye e je oro aigbagbo lenu awon ti o je wipe bi olorun ti le ni ohun ti o dara ti o nso nipa won ohun ti o dara ti o npete ti o npero nipa won sibe sibe aigbagbo a ma di won loju aigbagbo a ma se inu won aigbagbo ki je ki won ki o le mo ohun iyebiye ohun rere ti olorun pese nipa won je ki o yi o wipe olorun je alaanu olorun je eni ti o ni ife olorun ronu nipa re ohun ti o so nipa re ninu Jeremiah ori kokandinlogbon Jeremiah ori kokandinlogbon
kí a ṣe ìwé kí a ṣe bíbélì wa kíákíá Jeremiah orí kọkàndínlọ́gbọ̀n láti ẹsẹ̀ kọkànlá nítorí èmi mọ èrò tí mo rò sí yín lé olúwa wí àní èrò àlàáfíà kìí sì ṣe fún ibi tàbí fún yín tí láti fún yín ní ìgbà ìkẹyìn àti ìrètí àwọn tí kò ní ìgbàgbọ́ bóyá ọmọ ń gbóná bóyá ọmọ ṣàìsàn bóyá ọkọ lọ sí ibi iṣẹ́ kò tètè dé bóyá ìyàwó lọ sọ́jà kò tètè dé bóyá àwọn ẹbí wọ́n ní àríwísí díẹ̀ sí i bóyá ó dàbí ẹni wípé oúnjẹ kò tó nínú ilé tí ó dàbí ẹni wípé àwọn ọmọ wọn ò lè jẹ àjẹyó irú àwọn ènìyàn bẹ́ẹ̀ tí wọn kò ní ìgbàgbọ́ èyí tí wọn ìbá fi máa wípé ọjọ́ ọ̀la yóò dára wípé ọ̀la yóò mú ìbùkún wá ju ti òní wípé nígbà tí ó bá di òwúrọ̀ ìmọ́lẹ̀ yóò tàn àti wípé nígbà tí òru yìí bá kọjá wípé ìtànṣán ògo ọlọ́run yóò farahàn èyí tí wọn bá fi nírètí wípé mo mọ̀ wípé ọlọ́run ronú nípa mi mo mọ̀ wípé ọlọ́run ṣe ọ̀pọ̀lọpọ̀ ètò nípa mi wọn máa wípé ọlọ́run kì í gbàdúrà mi ò mọ kí ni mo ṣe bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìyá bóyá ẹ̀ṣẹ̀ bàbá bóyá ẹ̀ṣẹ̀ ìkọ̀kọ̀ bóyá ẹ̀ṣẹ̀ tó farahàn bóyá ẹ̀ṣẹ̀ tí a mọ̀ mi ò kún kún mọ kí ni mo ṣe mo ti gbàdúrà mo ti gba àwẹ̀ mo ti wá sí dípà kò síbi tó ń lọ tí mi ò bá wọn lọ ìpàgọ́ mo débẹ̀ bí wọ́n sọ wípé nínú ẹkùn ni ìjọ́tún wọ mo débẹ̀ bí wọ́n sọ pé gbàgádà ní gbogbo akátún kọrí sí mo ti débẹ̀ bí wọ́n sọ wípé àlímọ̀ṣọ́ tàbí nínú ní ìpájà ní ibi tí wọ́n ti ń ṣe ní ayọ̀bọ́ ni kátún lọ kò síbi tán nìkan lọ tí mi ò lọ ṣùgbọ́n wo bí mo ti rí bí gbogbo ibi tí mo ti dé àdúrà tí mo ti gbà ààwẹ̀ tí mo ti gbà bíbélì tí mo ti kà bọ́n sọ pé ìpàdé ojúlé wà bá mi bẹ̀ bọ́n bí wọ́n sọ pé nínú ẹkùn ni wà bá mi bẹ̀ kò sí nǹkan tí mi ò tí ì ṣetán ṣùgbọ́n bí nǹkan ti náà ló ṣe rí ọmọ ò sí àlàáfíà ò sí gbogbo ara ló kún fún àìsàn bí wọ́n ti ẹ̀ní ká wá sí ilé ìwòsàn síbẹ̀síbẹ̀ kò sówó tí máa san mo fẹ́ rí olùṣọ́ àgùntàn ó pẹ́ tí mo ti ń gbìyànjú àwọn tí mo ní mo kọ ìwé ẹ̀bẹ̀ àdúrà títí bí wọ́n ka ẹ̀bẹ̀ àdúrà àwọn ẹlòmíì wọn ò jẹ́ ká tèmi mi ò mọ kí ni mo ṣe o bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé mi ò ní ìgbàlà bóyá ọlọ́run ti yàn ọmọ mi wípé kò ní sí ìdùnnú ní gbogbo ọjọ́ ayé mi síbẹ̀síbẹ̀ wọn kò mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere èrò àlàáfíà nípa wọn àwọn wọ̀nyí jẹ́ àwọn tí ń sọ̀rọ̀ àìgbàgbọ́ ohun tí a ṣe ń sọ yìí fún wa ni wípé kí a lè yí ohùn wa padà kí a lè yí ọ̀rọ̀ ẹnu wa padà kí a lè máa sọ ọ̀rọ̀ ìgbàgbọ́ kì í ṣe ọ̀rọ̀ àìgbàgbọ́ kí a lè máa wípé ọjọ́ ọ̀la yóò dára kí a lè máa wípé bí ẹ̀kan pẹ̀dẹ̀ alẹ́ kan a mọ̀ wípé ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀ kí a lè máa wípé mo mọ̀ pé olùdáǹdè mi olùràpadà mi mo mọ̀ pé ó ń bẹ̀ mo mọ̀ wípé ọlọ́run yóò gbọ́ tèmi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ wípé nǹkan dojúrú fún mi nísinsìnyí bó tilẹ̀ jẹ́ pé kò sí kọ́bọ̀ lọ́wọ́ mi lónìí mo mọ̀ wípé lọ́la ìgbà ìtura àti ìgbà ìpèsè yóò dé bá mi mo mọ̀ wípé bó tilẹ̀ jẹ́ pé mo ń rìn nínú òkùnkùn àti nínú àfonífojì òjìji ikú síbẹ̀síbẹ̀ mo mọ̀ wípé olúwa ni olùṣọ́ àgùntàn mi èyí ni ọ̀rọ̀ ìgbàgbọ́ kò dára kí a máa bá ọ̀rọ̀ àìgbàgbọ́ lẹ́nu wa nítorí wípé ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àdúrà gbà ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í mú ìrètí wá ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í múni lọ́kàn le ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í ṣí ni lórí ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí àwọn ẹlòmíràn pàápàá kí wọ́n fẹ́ tẹ̀lé ọlọ́run ọ̀rọ̀ àìgbàgbọ́ kì í jẹ́ kí a lè ní ìbùkún lọ́dọ̀ ọlọ́run ṣùgbọ́n ó yẹ kí a mọ̀ wípé ọlọ́run ń ro èrò rere nípa wa wò mí níhìn-ín mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run fẹ́ràn rẹ mo fẹ́ kí o mọ̀ wípé ọlọ́run ń ro èrò àlàáfíà nípa rẹ mo fẹ́ kí o mọ̀ wípé Jésù pàápàá ní ọwọ́ ọ̀tún ọlọ́run nísinsìnyí ó ń gbàdúrà fún ọ ṣé o gbàgbọ́ bẹ́ẹ̀ bí o bá gbàgbọ́ bẹ́ẹ̀ èyí ṣe tí a fi ń sunkún àsundẹ́kun bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ èyí ṣe tí a fi ń ṣe èméjì nínú àdúrà bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀ wípé ọlọ́run ṣe èrò nípa tiwa èyí ṣe tí a fi ń ṣe bí ẹni tí kò nírètí ó yẹ kí a lè nírètí nínú ọlọ́run ó yẹ kí a lè mọ̀ wípé ọlọ́run ti gbàdúrà ọlọ́run aláàánú ọlọ́run olóore ọ̀fẹ́ ọlọ́run tí í ṣe ìlérí tí sì ti ìlérí náà lẹ́yìn ọlọ́run tí kì í ṣe ké òun ni a tọ̀ wá yóò sì gbọ́ àdúrà wa mo ní yóò sì gbọ́ àdúrà wa bí a bá gbàgbọ́ bẹ́ẹ̀
o ye ki a ma soro igbagbo latenu wa ye ki tun fi apere miran han eni ti o ni aigbagbo ninu okan re o si fi aigbagbo re han nipa oro ti o so jade lati enu re mo fe ki o wo lati inu iwe Samuel kini ori keta Samuel kini ori keta wo lati ese ikedogun Samuel dubo le titi di oworo o si si ile ko ile olowa Samuel si beru lati ro ifihan na fun Eli nigba na ni Eli pe Samuel o si we pe Samuel omo mi o n si dan we pe emi ni o si we pe kini ohun na ti olowa so fun o emi be o ma se pa mo fun mi ki olorun ki o se be si o ati ju be lo pelu bi iwo ba pa ohun kan mo fun mi ninu gbogbo ohun ti o so fun o Samuel si ro gbogbo oro na fun ko se pa ohun kan mo fun o si wo pe Oluwa ni je ki o se eyi ti o dara le oju re bi o ba ti je anything ka bibeli ti o ti ka itan ti mo ka po oye ti o ti ka tele tele o ri wi pe Olorun so fun Samuel wepe inu mi ko dun si Eli nitori wepe ko boju to awon omo re ko si ba won wi ninu awon ohun ti won se ti ko dara ati pe o dabi eni wepe Eli bo ola fun awon omo re ju ati bo ola fun Olorun ko si je ki won ki o dekun ati ma se buburu tabi lati si won ninu ise Olorun nigba ti o ri wepe won ko rin ni ona eto ṣugbọn nigbati Olorun so nkan wonyi fun Samuel ti o si so wipe owo mu idajo ba ile Eli Samuel so fun Eli nigbati Eli beere lowo re e ti Eli ba fi se bi awon ara ni Nepe nigbati Jonah lo si Nepe wipe ni ogoji ojo Olorun yo pa ilu yirun ṣugbọn ti won ni oro igbagbo wipe e je ki a ronu pada ki a fi ise ki ise ti o wa lo wa ki a fi won sile ki Olorun ki o ba de fi oju rere wo wa e ti Eli e ba se be Eli so we pe o dara Olorun ni se Oluwa ni se ohun kon to ba da loju re mo ti nsin lati ojo yi bi o ba je pe tori asise tabi tori alebo ti o ti ri ninu ebi ni o fe fi da mi lejo dada na ni nitori we pe Olorun ni ohun to ba fe se ko se ni ti o le yi lokan pada eyi ni a pe ni oro aigbagbo so fun mi bi oba ni Nepe bi o ba se be nigbati Jonah ti o so pe ni ogoji ojo a o pa ni Nepe run a o bi wo a o wo olule ki oba ni Nepe ki o so pe Oluwa ni o ti o ba da loju re je ki o se aba pa ni Nepe run ni akoko na sugbon Olorun siju anuwo won nitori pe won ronu ko ada won ni oro igbagbo lenu sugbon wo okunrin yi ti o ni aigbagbo elomiran boya o laala ti Olorun kilo fun loju ala we pe o se daada o gbadura to o rin bi o se ye ni waju mi nitori be sora ki ibinu Olorun ki o ma ba jalo iti ba pidi laro kutukutu ki o be si ni gbadura wo pe ah Olorun dariji mi o Olorun sanu fun mi o Olorun maka ise si mi Olorun o Olorun sanu fun mi o ma ni itara o ma ka bibeli ma ma gbadura ma ma wa oju re ohun to ba fe kin se ma je ki idajo Olorun ma je ki o sibulu mi o e ti ba fi se be daada na ni nitori pe gbogbo nkan ti mo le se mo ti gbianju to nitori pe bi mo ba fi ara mi se apejuwe lagbaja mo sanju lagbaja lo bi Olorun ba si so wipe gbogbo eti mo se ina ko ti to wipe idajo tabi aisan tabi nkan mi lo nbo Oluwa ni je ki o se gege bi o ba ti dara loju re nitori mi o mo kini kin to se tabi elomiran boya o je apeyida boya o ni ikose die boya ese lo wa lai mura sile lai rotele o si subu nipa ekiye sara a se da duro kuro ninu ise Olorun we pe arakunrin tabi arabirin e to se yi o da nitori be lo gbadura wa oju Olorun ki o fi ara sile ni akoko die sinu adura ki a ba le pe o pada e ti ba fi gbadura ani a church o fe mi won fe ki n wulo ninu ile isin won kan fe so fun mi pe ki ma wa si deep life ni mo mo nkan ton ni lokan mo mo pe won fe ki n wa won fe ki temi da
won fe kin lo sinu ijo miran mo si feran deeper life yo mo feran gbogbo eko ro olorun osumo asise die ti mo ni won ni kin ma lo won olorun papa o fe mi boye mi ni mo nse wahala ti mo kan tira mi mo olorun olorun boya olorun o ti e fe kin lo si ijoba run boya o ti ni awon to ti yan to je pe awon lo fe mu lo sorun boya mo kan se wahala lasan ni eti ba fin ni oro igbagbo un die kekere ti a so fun pe ki o lo gbadura eti ba lo gbadura a ma bohun a ma so pe olorun o le gbadura awon mo eni eli nse ti o wi pe oluwa ni je ki o se yi ti o dara le oju re ohun ti mo so pon ni wi pe bi o ba ni oro igbagbo lenu o daju wi pe okunkun yo di imole bi o ba ni oro igbagbo lenu aisan yo kuro ninu ara re aisan yo kuro ninu ebi re bi o ba ni igbagbo oro igbagbo lenu o daju pe bi o ti le dabi eni pe o sunkun loni o rerin lola wo genesis ori ogbon genesis ori ogbon lati ese ikini nigbati rakeli ri pe o nko bimo fun jacobo rakeli se ilara arabirin re o si wi fun jacobo pe fun mi le omo bi ko se be emi o ku se ori ohun ti mo ka yi se oro igbagbo ni yi tabi oro aigbagbo o ti loko fun igba die o si ri pe egbon ohun ti loko pelu fun igba die egbon bimo aburo ko bimo o wa jowu o wa so pe kini mo se se bi inu le kan na lati jade ewo ni mo se kini arabirin mi kini o fi sanju mi lo o wa lo ba oko re jacob wi pe fun mi le omo bi ko se be emi o ku ori awon elomiran ti won ba nwa si ilesin be won ti wa fun osu meta osu mefa tabi odun kan bi o se pe won ko ti bimo won ma so wi pe bi n ba bimo bi n ba loyun losu yi ma fi olorun sile ma fi bere sile gbogbo eti mo ti n gbadura ti mo n wa si church lemo lemo ti mo n wa ni igba gbogbo bi o ba se wi pe ni osu yi mi o loyun tabi mi o ri ami kankan wi pe olorun ti gbadura mi ma ko fi church na sile ma fi bere sile ma fi oro olorun sile ki lo le to be se an ba olorun ja ni nje eniyan le ba eleda re ja eti aba fi mu ohun igbagbo ki a so fun olorun wi pe mo mo wipe awon to dagba ju mi lo o ti gbo ti won awon to darugbo ju mi lo bayi o ti gbo ti won awon ti o dabe ni pe ko si ireti fun o ti gbo ti won awon ti o dabe ni pe ki won to wa si odo olorun won o fi ojo kan lati aro di ale loyun ri o fun won ni oyun o fi won si ipo iloyun o si je ki won ki o bimo nitori be mo mo pe o se temi e ti aba fi ni oro igbagbo lenu an so fun olorun we pe bi n ba bimo okunkun se okunkun dabi ni pe o dara ki n ku ma se soro be e je oro aigbagbo sugbon je ki a lo si oro igbagbo ki a to lo gbadura bi a ba ni igbagbo a o ri wo pe igbagbo yo ma korin didun ni ogonjo oro se oran ti sila o paul bi won tin korin be ni a ri wo pe isele nlanla o sele be ni a ri pe gbogbo ilekun ile tubu o si sile bi o ba le korin orin igbagbo ni akoko ti wahala wa ni akoko ti inu ni bi ni wa o daju pe bi o tin ko orin igbagbo lati inu okan igbagbo si olorun wi pe igbogbo ide re ni yo ja loruko jesu ati gbogbo ibi ti o dabi eni pe o je bi ogba ewon o seje ke ma pojuri sugbon o dabi ogba ewon fun o a o si gbogbo ilekun won sile ni loruko jesu igbagbo ma nri irawo ti ireti loru nigba ti o dabi eni wi pe a ko ri imole oju olorun igbagbo ma nle korin igbagbo ma nle kigbe pelu ohun isegun bi o ti le je wi pe awon igana jericho won duro sibe igbagbo a ma yi odi jericho ka lekini bi odi jericho ba wo a tun yi ka lekeji bi odi jericho wo a tun gbadura a tun korin a tun yi ka leketa bi ko ti wo koni sori tinu ni ojo kerin a tun yi odi jericho ka ni ojo karun a tun yi odi jericho ka ni ojo kefa yo tun yi odi jericho ka mo so fun wi pe eni ti o ba ni igbagbo bi o ti le ti gbadura ni ojo kini ni ojo keji ni ojo keta ni ojo kerin ni ojo karun ni ojo kefa bi o dabi eni wi pe ko si isele ko si ireti ko si ise iyanu
kò sí ìdáhùn síbẹ̀ síbẹ̀ ni ọjọ́ keje ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run yóò tún yí odi jericho ká ní ọjọ́ keje mo ń sọ fún ọ wípé bí a bá ní ìgbàgbọ́ nínú ọlọ́run kí odi jericho kí àwọn ìgànnà rẹ̀ kí wọn kí ó tó wólulẹ̀ ó dá mi lójú wípé ẹni tí ó bá ní ìgbàgbọ́ yóò ké ìké ayọ̀ yóò hó ìhó ayọ̀ ìhó ìṣẹ́gun sí olúwa mo ń sọ fún ọ wípé bí ènìyàn bá ní ìgbàgbọ́ bí ó ti lè dàbí ẹni wípé ikú ń kanlẹ̀kùn síbẹ̀síbẹ̀ ẹni tí ó ní ìgbàgbọ́ yóò máa sọ àsọtẹ́lẹ̀ nípa iyì àìnípẹ̀kun ìgbàgbọ́ ni ó máa mú ìdánilójú wá wípé a ó ní ìṣẹ́gun lórí ọ̀tá tó lágbára jù wá lọ ṣé o mọ̀ wípé gòláàtì jẹ́ ọ̀tá tó lágbára ju dáfídì lọ ṣùgbọ́n ìgbàgbọ́ ló ń sọ̀rọ̀ láti ẹnu dáfídì wípé òun ó ṣẹ́gun ìgbàgbọ́ ní máa sọ láti ẹnu wa wípé bó ti wùn kó rí a ó ṣẹ́gun mo mọ̀ wípé láṣálẹ̀ yìí ìṣẹ́gun yóò jẹ́ tiwa mo mọ̀ wípé a ó ṣẹ́gun lórúkọ Jésù ìgbàgbọ́ ló máa ń sọ̀rọ̀ ọ̀rọ̀ ìmúnilọ́kànle ọ̀rọ̀ ìrètí ọ̀rọ̀ ìdákọ̀rọ̀ bí ó tilẹ̀ jẹ́ gbogbo nǹkan tó yí wa ká ló lè mú ọkàn ènìyàn pòrúurù ìgbàgbọ́ ni ó máa ń jẹ́ kí a yọ ayọ̀ wípé a mọ̀ wípé òórọ̀ ọjọ́ àjíǹde ń bọ̀ nígbà tí òru ikú tí ó bá kọjá nítorí bẹ́ẹ̀ a ò ṣe ní ìgbàgbọ́ nínú ọlọ́run a ò ṣe jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó máa sọ̀rọ̀ sí ọlọ́run wípé a mọ̀ wípé bí a tilẹ̀ ní àìsàn bí a tilẹ̀ ní àjálù bí a tilẹ̀ ní ohunkóhun tí ó ń dẹ̀rù bàbá wípé a kì yóò kú yíyè ni a ó yè wo orin dáfídì èkejìdínlọ́gọ́fà orin dáfídì ókan ókan ẹ̀ẹ́jọ bí a bá wo orin dáfídì yìí ní orí èkejìdínlọ́gọ́fà tí a wò láti ẹsẹ ìkẹẹ̀ẹ́dógún ó ní ohun ayọ̀ àti ti ìgbàlà ń bẹ nínú àgọ́ àwọn olódodo ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára ọwọ́ ọ̀tún olúwa lé agbéga ọwọ́ ọ̀tún olúwa ń ṣe agbára èmi kì yóò kù bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa bí a bá jẹ́ onígbàgbọ́ nítòótọ́ irú ọ̀rọ̀ yìí ni ó wà ní ẹnu wa bí a tilẹ̀ ní àìsàn ó ṣeé ṣe nínú ilé ìwòsàn kí àwọn dókítà òyìnbó kí wọ́n sọ wípé àìsàn yóò dàbí ẹni wípé ó ti wọ àgọ́ ara ó ti wọ inú ẹ̀jẹ̀ ó ti wọ inú egungun ó dàbí ẹni wípé kò sí ìrètí ẹni tí ó bá ní ìgbàgbọ́ wípé dókítà mo jẹ́ ti ọlọ́run ara mi ti kú ni tààyè ni ó jẹ́ ti ọlọ́run nítorí mo tiẹ̀ mọ̀ wípé nǹkan ṣíṣe sì pọ̀ fún mi nítorí pé iṣẹ́ ọlọ́run ṣì wà àwọn tí mo fẹ́ sọ̀rọ̀ ìgbàlà fún wọn ṣì wà nítorí bẹ́ẹ̀ mi ò tí ì kú èmi kì yóò kú ikú kíkú kan bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn iṣẹ́ olúwa èyí ni a ń sọ nípa ìgbàgbọ́ ẹni tí ó bá ní ìgbàgbọ́ bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú ilé ìwòsàn bí a tilẹ̀ ń dẹ̀rù bá láàrin ẹbí bí a tilẹ̀ ń dẹ̀rù bá nínú àlá bí a tilẹ̀ ń dẹ̀rù bá láti ọ̀dọ̀ àwọn ọ̀tá yóò máa wí pé rárá kò sí ikú nítorí pé èmi kì yóò kú bí kò ṣe yíyè kí èmi kí ó lè máa ròyìn kí èmi kí ó sì máa ròyìn iṣẹ́ olúwa wo ọkùnrin kan ẹni tí ó la ọ̀pọ̀lọpọ̀ omi jíjìn kọjá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé gbogbogbò ọ̀run àpáàdì ni wọ́n dó tì í wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ọfà tí ó wà lọ́wọ́ èṣù pátápátá ni ó ta sí ọkùnrin yìí wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọ̀rẹ́ ará àti àwọn ojúlùmọ̀ wọ́n kọ̀ ọ́ sílẹ̀ wo ọkùnrin kan tí ó dàbí ẹni pé gbogbo ìní wọ́n ń run lọ́jọ́ kan ṣoṣo àgọ́ ara rẹ̀ pàápàá ó dàbí ẹni pé oríṣiríṣi àìsàn ni ó wá sí àgọ́ ara rẹ̀ tí kò mọ̀ wípé òun lè yè rárá wo ọkùnrin kan tí ó dàbí ẹni wípé ọmọ ó pàdánù ọmọ ó pàdánù dúkìá ó pàdánù ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ó ní ìgbàgbọ́ nínú ọlọ́run bí o bá wo Jóòbù orí kọkàndínlógún láti ẹsẹ̀ kínní nígbà náà ni Jóòbù dáhùn ó sì wípé yóò ti pẹ́ tó tí ẹ̀yin ó fi máa bà mí nínú jẹ́ tí ẹ̀yin ó fi máa fi ọ̀rọ̀ kùn mí ní ìjàǹjá wo ọkùnrin yìí tí ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn ènìyàn ń sọ tí ó ń bà á nínú jẹ́ ní ẹsẹ̀ ìkéje kíyèsí èmi ń kígbe pé ọwọ́ ńlá
owo alagbara sugbon a ko gbo ti emi mo ki gbe soke be ni ko si idajo ese ikesan o si bo ogo mi o si si ade kuro li ori mi okunrin yi o nso nipa awon ajalu ti o deba o nso nipa awon ohun ti o nti padanu re ni ese ikokanla o si tinobo ibinu re simi o si kami si bi okan ninu awon ota re ese ikerinla awon ajobi mi fa seyin awon afaramo ore mi si di onigbagbe mi awon ara inu ile mi ati awon omobirin iranse mi kami si ajeji emi ja si ajeji eniyan li oju won mo pe

0: ìránṣẹ́ mi.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà.
2: Ọlọ́run aláàánú, Ọlọ́run ìmọ́lẹ̀, a wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé àwọn ìjìnlẹ̀ tí ó wà nínú ọ̀rọ̀ yín tí ó ti pamọ́ fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn wípé ẹ ó tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín ní àṣálẹ̀ yìí ní orúkọ Jésù. Gbogbo ohun tí ó sì ṣokùnkùn fún wa wípé bí ẹ ti ń tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ yín, àwọn nǹkan wọ̀nyí yóò yé wa, yóò sì mú ìgbàlà wá sí ìgbésí ayé wa ní orúkọ Jésù. À ń bẹ̀yìn wípé gbogbo ìrìn kiri ọkàn àti ohun tí kì í jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run kí ó ṣe ní láǹfààní ẹ wá mú kúrò ní ìgbésí ayé wa. Ẹ jẹ́ kí a fara balẹ̀, kí a tẹ́tí sílẹ̀ sí ohun gbogbo tí ẹ̀mí Ọlọ́run yóò máa làyé wa ní yékéyéké, kí a ba lè jẹ àǹfààní, kí a sì lè rí ìbùkún nínú ọ̀rọ̀ náà. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ Bíbélì wa. Bí o ti mọ̀ wípé a ń kẹ́kọ̀ọ́ nísinsìnyí nínú Epístélì ti Pọ́ọ̀lù Apọ́stélì sí àwọn ará Kólósè. A wà ní orí kìíní Kólósè síbẹ̀. Lónìí, a ń wo ẹsẹ̀ ìkẹẹ̀dógún sí ẹsẹ̀ ìkọkàndínlógún. Yóò ṣe pàtàkì fún olúkúlùkù wa láti fetí sílẹ̀ nítorí ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Apọ́stélì Pọ́ọ̀lù ní sọ nípa ìṣípayé ẹ̀mí Ọlọ́run nípasẹ̀ Jésù Kristì. Àwọn ohun tí ó ti dàbí ẹni wípé a fi pamọ́ fún àwọn ọlọ́gbọ́n ayé àti àwọn ìjòyè àti ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń kẹ́kọ̀ọ́ Bíbélì ṣùgbọ́n tí wọn kò kẹ́sẹ̀ járí nínú ẹ̀kọ́ Bíbélì tí wọ́n ń kọ́, tí ó dàbí ẹni wípé àwọn èdè kan dè wọ́n, àwọn ìbòjú kan bò wọ́n lójú tí kò jẹ́ kí wọn kí ó rí àwọn ohun tí a fi hàn nínú ọ̀rọ̀ Ọlọ́run, pàápàá jùlọ àwọn ohun tí a fi hàn nínú Bíbélì nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run ọ̀gá ògo. Mo ń kà fún ọ láti inú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Ẹni tí í ṣe àwòrán Ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá, nítorí nínú rẹ̀ ni a ti dá ohun gbogbo. Ohun tí ń bẹ lé ọ̀run, ohun tí ń bẹ ní ayé, èyí tí a rí àti èyí tí a kò rí, wọn ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá, nípasẹ̀ rẹ̀ ni a ti dá ohun gbogbo àti fún un.

àwọn ẹsẹ̀ bíbélì wọ̀nyí, ó yẹ kí ó yí ọ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ bíbélì wí pé gbogbo bíbélì pátápátá ni ó sọ nípasẹ̀ Jésù Kristì. Bí o bá wò ó láti ìbẹ̀rẹ̀ dé òpin, ó rí wípé bíbélì ń tẹnumọ, ó sì ń jẹ́ kí ó yé wa wípé ìwé yìí, èyí ni bíbélì, ó jẹ́ ìwé tí ó ń fi Jésù hàn, ó jẹ́ ìwé tí ó ń là wá lóye nípasẹ̀ Jésù Kristì, ọmọ Ọlọ́run tí ó sì jẹ́ olùgbàlà wa. Láti Májẹ̀mú láéláé, láti Genesis orí kẹta, ẹsẹ̀ ìkẹẹ̀dógún ni a ti ń sọ nípa Jésù Kristì. Wo Genesis orí kẹta láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún. Èmi ó sì fi ọ̀tá sáàrin ìwọ àti obìnrin náà, àti sáàrin irú ọmọ rẹ àti irú ọmọ rẹ. Òun ó sì fọ́ lé orí, ìwọ ó sì pa á ní gìgísẹ̀. Bí o bá wo ọ̀rọ̀ Ọlọ́run yìí ní fínífíní, ó sọ nípa ejò láéláé ni, ó sì sọ nípa obìnrin náà, èyí tí ejò láéláé ni tí ó tàn jẹ, èyí ni Efa. Ó wá ń sọ fún wa wípé òun ó fi ọ̀tá sí àárín irú ọmọ ejò yìí àti irú ọmọ Efa. Bí o bá wo bí a ṣe máa ń pe ènìyàn, a máa ń pe ènìyàn ní orúkọ bàbá rẹ̀. Bí a bá pe orúkọ rẹ̀ ṣáájú, a tún pe orúkọ bàbá rẹ̀ tẹ̀lé. Nítorí náà, gbogbo ènìyàn pátápátá ni ó jẹ́ bí irú ọmọ bàbá rẹ̀, irú ọmọ ọkùnrin. Ṣùgbọ́n ẹni tí Ọlọ́run ń sọ nípa rẹ̀ níhìn-ín ni ó pè ní irú ọmọ Efa. Èyí jẹ́ ọmọ tí yóò jáde láti inú wúńdíá láìlọ́kọ. Ní àti àkókò yìí ni a ti ń sọ nípa Jésù Kristì. Àwọn tí ó sì kọ ìwé Májẹ̀mú láéláé, bí a ti mí sí wọn láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́, wọn kò fi di wálé tí wọn kò fi pamọ́ fún wa nípa Jésù Kristì. Bí o bá tún wo Deuteronomy orí kejìdínlógún, Deuteronomy orí kejìdínlógún láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, Olúwa Ọlọ́run rẹ yóò gbé wòlíì kan dìde fún ọ láàrin rẹ, nínú àwọn arákùnrin rẹ bí èmi, òun ni kí ẹ̀yin kí ó fetí sí. Gẹ́gẹ́ bí gbogbo èyí tí ìwọ béèrè lọ́wọ́ Olúwa Ọlọ́run rẹ ní Horebo ní ọjọ́ àjọni, wípé má ṣe jẹ́ kí èmi tún gbọ́ ohùn Olúwa Ọlọ́run mi mọ́, bẹ́ẹ̀ ni kí èmi kí ó má bàa rí iná ńlá yìí mọ́, kí èmi kí ó má bàa kú. Olúwa sì wí fún mi pé wọ́n wí rere ní èyí tí wọ́n sọ. Èmi ó gbé wòlíì kan dìde fún wọn láàrin àwọn arákùnrin wọn bí ìwọ. Èmi ó sì fi ọ̀rọ̀ mi sí i lé ẹnu. Òun ó sì sọ fún wọn gbogbo èyí tí mo pa láṣẹ yóò sì ṣe. Ẹni tí kò bá fetí sí ọ̀rọ̀ mi, tí òun ó máa sọ lé orúkọ mi, èmi ó béèrè lọ́wọ́ rẹ̀. Èyí ni a tún sọ nípa Jésù Kristì. Mose jẹ́ kí ó ní mọ̀ fún àwọn Júù wọ̀nyí wípé òun tọ́ka sí ẹnìkan tí ó dàbí òun ṣùgbọ́n tí ó ga ju òun lọ. Òun tọ́ka sí ẹnìkan tí a ó gbé dìde láàrin wọn wípé ẹni yìí ni ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, ẹ̀kúnrẹ́rẹ́ ìlànà Ọlọ́run, àti wípé nígbà tí ó bá dé wọn ó fetí sí ọ̀rọ̀ tí yóò sọ. Ẹni yìí ni a ń pè ní Kristì tàbí Mẹ̀sáyà náà tàbí Jésù Kristì Olúwa wa. Bí o bá wo orin Dáfídì orí kejì, orin Dáfídì orí kejì ẹsẹ̀ ìkejìlá, fi ẹnu kọ ọmọ náà lẹ́nu kí ó má ṣe bínú, ẹ̀yin a sì ṣègbélé ọ̀nà náà bí inú rẹ̀ bá ru díẹ̀ kíún. Ìbùkún ni fún gbogbo àwọn tí ó gbẹ́kẹ̀ wọn lé. Èyí tó ń sọ nípa Jésù Kristì, bí o bá ń fiyèsí àwọn ohun tí a ń kà dáradára, mo ti kà á láti ìbẹ̀rẹ̀ Bíbélì, mo ti lọ sínú Deuteronomy, a sì tún ti lọ sínú ìwé orin Dáfídì, orí bí gbogbo wọn bí wọ́n ti kẹnujọpọ̀, tí wọ́n sì ń sọ nípa Jésù Kristì tí wọ́n ń retí lákòókò náà. Ṣùgbọ́n bí o bá lọ sínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà, Isaiah jẹ́ kí ó yé wa láìsí ṣùgbọ́n tàbí nínú ohun tí ó ń sọ nínú Isaiah orí kẹsàn-án ẹsẹ̀ ìkẹfà. Nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà.

ejikare o si ma pe oruko re ni iyanu oludamo olorun alagbara baba ayiraye omo alade alaafia ijoba yo si bisi alaafia ki yo nipekun lori ite dapidi ati lori ijoba re lati ma to ati lati fi idi re mule nipa idajo ati ododo lati sinsiyi lo ani titi lai itara oluwa awon omo ogun yo se eyi ohun ti a se nka awon nkan wonyi si o leti ni wepe ki o le mo wepe lati ibere pepe ni olorun ti ni ipinu wepe owo ran jesu christi awon elomiran o ro wepe nigbati jesu christi wa wepe ko si akosile kikun nipa jesu christi sugbon gbogbo iwe mimo le o je ki a mo wepe ati reti jesu christi lati majemo lai lai bati asifi jesu han o si wa lati mu ohun gbogbo se gege bi akosile ti ati ni bi o ba ranti nigbati jesu christi jinde kuro ninu oko ti o nba awon omo ihin re soro o nso fun wi pe ohun gbogbo ti o sele o wa ni ibamu gege bi oro olorun wo apere yi ninu luko ori kerin le ni ogun luko ori kerin le logun lati ese iketadinlogbon o si bere lati mose eyi ni lati inu iwe mose ati gbogbo awon woli wa o si tumo nkan fun won ninu iwe mimo gbogbo nipa ti ara re e je ki o ye wa daju wepe jesu christi mo wepe gbogbo iwe ti o wa ninu majemo lai lai ni o ko oro nipa ohun kini eredi ti a fi nlo sinu awon nkan wonyi bi o ba fe mo jesu oni lati ka oro olorun oni lati ko eko oro olorun ki o yi oye keyeke awon elomiran ma nfi eko bibeli jafara won si so wi pe won fe di alagbara ninu olorun a ko le di alagbara ninu olorun bi a ko ba mo jesu jinle ju be lo a ko si le mo jesu jinle ju be lo bi a ko ba ko eko oro olorun ki o si da wa loju bi o ba fe kun fun igbala ti jesu christi mo wa ti o fe ni iya ni pekun ti jesu christi mo wa bi o ba fe dabi re ni toto oni lati ko eko oro olorun a ma n ko lorin we pe mo fe ki n dabi jesu ninu iwa pele ko seni to gboro binu lenu re lekan ri bo ba je we pe ni toto lo fe dabi jesu oni lati ni igbala jesu oni lati ni iya ni pekun ko si le sese fun lati dabi jesu lati ni igbala tabi iya nipekan bi ki ba se we pe o ko eko yanju nipa eni ti jesu christi se a ma n ko lori pelu we pe mo fe ki n dabi jesu ladura agba gbogbo lori oke ni o nikan lo pade baba re bi a ba fe dabi jesu ninu iwa ninu irin ninu gbogbo ti o se ati ninu agbara ti o ni pelu olorun bi a ba fe dabi jesu ninu iwa pele bi a ba si fe dabi jesu ninu bi ko ti binu tabi ti ko korira awon ota re o ye ki a wa paapa mo we pe ani lati ko eko oro olorun yanju bi a ti mo jesu christi si bi a ti n ko eko oro olorun si be ni yo rorun fun wa lati dabi jesu ninu efeso ori kerin lati ese ikejila si ese iketala efeso ori kerin lati ese ikejila fun asepe awon eniyan mimo fun ise iranse fun imudagba ara kristi titi gbogbo wa yo fide isokan igbagbo ati imo omo olorun titi a o fide okunrin titi a o fide iwon gigun ekun kristi bi o ba je yi ni ilepa re tabi ilepa mi bi a ba fe de ibu fife ati gigun ati iwon jesu christi ati ekun iwa amuye ti o wa ni igbesi aye re ani lati ko eko oro olorun ki o daju ninu kolose ori keta ese ikerindinlogun e je ki oro christi ma gbe inu yin eyi ni asiri bi a se n dagba ninu eko oro olorun
bi a se ndagba ninu imoye imo olorun bi a se ndagba ninu igbesi aye onigbagbo tooto bi a se ndagba ninu sisunmo olorun si ni timotimo e je ki oro kristi ma gbe inu yin li opolopo ninu ogbon gbogbo ki e ma ko ki e si ma gba ara yin ni iyanju ninu samu ati orin yin ati orin emi e ma fi ore ofe korin li okan yin si olowa nje bi aba fe mo jesu kristi ni ekunrere ti a si fe goke ninu iwa igbagbo iwa bi ti olorun o ye ki a ni eko jesu kristi je ki o da loju bi ati so fun otele re we pe ni ilu kolose ni ati gbe awon kan dide ti olorun ti nko won ni eko oro olorun Paulu si gburo won eyi ni o fi gbadura fun won wipe won o kun fun imo ife olorun ninu ogbon gbogbo ati imoye gbogbo ti se ti emi o gbadura fun won wipe ki eko oro olorun ti won ko ki o le so eso ki won ki o le ma wo olorun ki o si dabi eni wipe won ni ifese mule iduro sese ninu igbagbo won o nso nipa irapada ti won ti ni ati iwenomo idariji ese won ṣùgbọ́n ó tún rántí wípé àwọn ẹlẹ́kọ̀ọ́ èké kan wọ́n ti ń wá sí Kolose àwọn tí múniṣìnà wọ́n ń kó àwọn ará Kolose wọ̀nyí wípé Jésù Kristi ó dàbí ẹni wípé kò lè tó fún wọn wípé bí wọ́n ti ń gba Jésù Kristi gbọ́ lápá kan bẹ́ẹ̀ ni ó yẹ kí wọn kí ó tún máa gba àwọn áńgẹ́lì gbọ́ kí wọn kí ó máa ṣe àwọn nǹkan mìíràn láti lè rí wípé wọ́n dé ojú òṣùwọ̀n ti ìgbàgbọ́ bí o bá wo àwọn nǹkan tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké wọ̀nyí tí wọ́n mú wá sí ọ̀dọ̀ àwọn ará Kolose ó rí wípé èṣe kan náà ni ó ṣe àwọn ọmọ Ísíráẹ̀lì ní ayé àtijọ́ nínú májẹ̀mú láéláé nítorí ohun tí àwọn ẹlẹ́kọ̀ọ́ èké àwọn wòlíì èké tí wọ́n sọ fún àwọn ọmọ Ísíráẹ̀lì ni wípé Ọlọ́run Jehovah Ọlọ́run Ábíráhámù ti Ísáàkì àti ti Jákọ́bù wípé kò tó fún wọn wípé ó yẹ kí wọ́n kí ó tó dá àwọn nǹkan mìíràn wò kí wọ́n kí ó fi àwọn nǹkan mìíràn kún ìjẹ́wọ́ ìgbàgbọ́ wọn bí o bá sì wo àwọn ọmọ Ísíráẹ̀lì bí a ṣe pa wọ́n lọ́kàndà tí a sì ṣí wọn nípò nìyí tí ó dàbí ẹni wípé wọn kò gbẹ́kẹ̀lé wọn kò sinmi lé Ọlọ́run tí wọ́n ti gbàgbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan wọ̀nyí kan náà ni ó dàbí ẹni wípé ó fẹ́ wá sí Kolose tí wọ́n ń sọ fún wọn wípé Jésù Kristi tí wọ́n gbàgbọ́ wípé kò ní lè tó fún wọn wo ti má jẹ̀mú láéláé kí a wo ti àwọn ọmọ Ísíráẹ̀lì tí a mẹ́nubà yìí nínú Jeremiah orí kejì ẹsẹ̀ ìkejìlá sí ìkẹtàlá kí ẹnu kí ó yẹ ọ̀run nítorí èyí kí ó sì dààmú kí ó sì di gbígbẹ li olúwa wí nítorí àwọn ènìyàn mi ṣe ibi méjì wọ́n fi èmi orísun iyè sílẹ̀ wọ́n sì wa kànga omi fún ara wọn kànga fífọ́ tí kò lè dá omi dúró èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì tí wọ́n ṣìnà kúrò lọ́dọ̀ Ọlọ́run nítorí wípé nígbà tí a mú wọn jáde kò sí ẹnikẹ́ni tí ó ràn wọ́n lọ́wọ́ bí kìí ṣe agbára Ọlọ́run nìkan ṣoṣo nígbà tí a mú wọn jáde kúrò nínú Íjíbítì ni wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ orin ìṣẹ́gun orin ìgbàlà sí Ọlọ́run wọn tí wọ́n mọ̀ wípé Ọlọ́run tó fún wọn nínú ohun gbogbo àti wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe ṣùgbọ́n ìgbà kò pẹ́ títí tí àwọn kan fi pa wọ́n lọ́kàndà tí wọ́n ṣí wọn nípò tí wọ́n ń sọ fún wọn wípé Ọlọ́run tí ó mú wọn jáde kúrò nínú oko ẹrú wípé kò tó láti gbà wọ́n àti wípé kò tó láti fẹ̀yìntì láti gbẹ́kẹ̀lé èyí ni àwọn ọmọ Ísíráẹ̀lì ni wọ́n fi lọ sínú ìbọ̀rìṣà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní wá àwọn olùrànlọ́wọ́ níbi tí kò sí olùrànlọ́wọ́ èṣe yìí kan náà ni ó fẹ́ ṣe àwọn ará Kolose nítorí àwọn tí ó wá ń sọ fún wọn wípé Jésù Kristi nìkan ṣoṣo kì yóò lè tó fún wọn ó máa ń ṣẹlẹ̀ láyé òde òní wípé nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wa nígbà tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn fún wa tí a bá ti gba Jésù Kristi gẹ́gẹ́ bí ìmọ́lẹ̀ àti olùfúnni ní ìyè àwọn ẹlòmíràn máa ń wá láti sọ fún wa wípé bí a bá jókòó ti Jésù Kristi nìkan ṣoṣo wípé kò lè tó fún wọn ṣùgbọ́n èyí ni
Paul apostoli ti o fi fe ja iro awon eniyan wonyi ti o fe ki o ye awon ara kolose we pe Jesu Christi o to fun gbogbo won patapata ninu kolose ori keji ninu kolose ori keji lati ese ikeji si iketa ki a le tu okan won ninu bi ati so won po ninu ife ati si gbogbo oro ekun oye ti o daju si imo ohun ijile olorun ani Christi inu eni ti a fi gbogbo isura ogbon ati imo pamo si eyi ni Paul nje ki o da won loju wi pe ko tun si ogbon ni ibomiran ko tun si imo ni ibomiran ko tun si ijile ife olorun ninu ibomiran wi pe ninu Jesu Christi ni a fi gbogbo isura ogbon ati imo pamo si nitori be bi a ba ri eni ti o fi Jesu sile ti o wa ogbon tabi oye tabi iya ni pekun ni ibomiran o je pe iru eni be o di eni isina ati eni ti o sako ninu kolose ori keji ese ikesan o so wi pe nitori pe ninu re ni gbogbo ekun iwa olorun gbe li ara iyara o je ki o ye wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun oye oro olorun imo olorun ati gbogbo ibukun ti olorun fe fun wa wi pe ninu Jesu Christi ni gbogbo ekun kan wonyi ni o wa ki a ma ba sina lo ki a ma ba tun ma wa nkan miran ki a ma ro wi pe Jesu ti a ti gbo nipa re wi pe ko to fun wa ninu Corinthians keji ori kesan ese ikejo Corinthians keji ori kesan ese ikejo Olorun si le mu ki gbogbo ore ofe ma bi si fun yin ki eyin ti o ni anito ninu on gbogbo ni igba gbogbo le ma po si ninu ise rere gbogbo bi o ba wo ese yi dara dara bi o tin so nipa gbogbo ore ofe be ni o nso nipa anito ni igba gbogbo ati ise rere gbogbo o si fi awon nkan wonyi si ori Jesu we pe ninu Christi ni ani gbogbo awon ekun kan wonyi ni won o si ma bi si bi abagba Jesu Christi gbo we pe ko si ohun kan ti a fe ni ti a ko le ni ni igbekele ati igbagbo ninu Jesu ninu Efeso ori keta Efeso ori keta lati ese ogun nje eni ti o le se lopo lopo ju gbogbo eyi ti a n bere tabi ti a n ro lo gege bi agbara ti n sise ninu wa ohun ti a se n ka awon ese olorun wonyi ni pe ki o le yi o daju daju we pe ko si agbara ni ibomiran afi ninu Jesu Christi ko si igbala ni ibomiran afi ninu Jesu Christi ko si idande itusile ninu elomiran afi ninu Jesu Christi bi a ba ri eni ti o n pa olokanda bi a ba ri eni ti o fe si olona ti o n so fun wi pe imo ijinle tun wa ni ibomiran bi ki se ninu oro olorun ti a ti gbele wa lowo o je wi pe eni be o fe mu osako o n fe mu orin kiri gege bi eni ti o sonu eyi ni o n ko Paul apostle lominu ti o mo wi pe awon ti o lo si Kolose ti o fe pa won olokanda ti o fe si won nipo wi pe won o so won di asako won o so won di edun arinle nipa ti igbagbo o si n fe ki o da won loju wi pe itanje ni awon eniyan wonyi ni won mu to won wa je ki a wo nisisiyi awon ohun meta ototo ti o n so ninu ibi ti a ka ninu Kolose ori kini ti o n so ninu nipa Kristi Jesu oluwa wa ikini o n so nipa Kristi aworan olorun olorun airi sugbon Jesu Kristi ni o so olorun di eni ti a fi han eni ti a ri eni ti a mo o ni aworan olorun ikeji o n so nipa Kristi eleda ohun gbogbo iketa o n so nipa Kristi ori ijo ikini Kristi aworan olorun ikeji Kristi eleda ohun gbogbo iketa Kristi ori ijo je ki a wo ni ikookan wo Kolose ori kini lati ese kedogun o ni eni ti se aworan olorun
Tani Paul n so nipa re yi ti o so wi pe eni ti se aworan Olorun bi o ba ka lati ese iketala oni eni ti o gba wa kuro lowo agbara okunkun ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re yi ni o so nipa re ninu ese ikerin lati ikedogun ti o so wi pe omo re eni ti a wa ni idande ninu eni ti a wa ni idande nipa eje re o mo wi pe eyi n so nipa Kristi oni ani idari jese nipa eje re eje Jesu Kristi ninu ese ikedogun ni o ti tesiwaju ti o wi pe eni ti yin toka si Jesu Kristi eni ti ise aworan Olorun ti a ko ri akobi gbogbo eda je ki a se itumo yi fun nigba ti o n so wi pe eni yi ni se aworan Olorun o n so wi pe Olorun ti a ko ri sugbon Jesu Kristi je aworan re Jesu je Olorun oni eleda ohun gbogbo a o je ki o da loju bi a o ti ma wo iwe oro Olorun eni eleran ara ko le fi oju ri Olorun ninu olanla re ko si ti ri ninu ekun olanla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa fi Olorun han Jesu yi ni aworan Olorun pipe aworan ti o fi Olorun han ti o si so fun a wi pe oun paapa je Olorun je ki a fiye si awon oro ti a o ka ninu oro Olorun nisinsin yi ki o le mo wi pe Jesu Kristi ti a n so nipa re ki kan se bi okan ninu awon angeli tabi ko kan je bi okan ninu awon woli o je Olorun funrara re je ki n tun ka si o leti le kan si ninu Isaiah ori kesan Isaiah ori kesan ese ikefa nitori a bi omo kan fun wa a bi omokunrin kan fun wa eyi n so nipa Jesu Kristi oni ijoba yi o si wa li ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran Olorun alagbara bi o ba je eni ti o gba bibeli gbo bi o ba je eni ti o gba oro Olorun gbo bi ki ba se wi pe o fe mu Olorun leke o si fe soro re bi asan o mo wi pe Jesu Kristi yi a pe ni Olorun alagbara a si pe ni baba ayeraye a pe ni omo alade alaafia e je ki o da wa loju wi pe Jesu ti a gbagbo ki se woli ki se angeli o je Olorun o so wi pe a ma n pe ni omo Olorun be ni o je omo Olorun o si tun je Olorun bakan na bi a ba wo orin Dafidi ori karun din ni aadota ori karun din ni aadota lati ese ikefa si ikeje oni Olorun lae ati lae lae ni ite re opa alade ijoba re opa alade otito ni iwo fe ododo iwo korira ewa buburu nitori na le Olorun re se fi ami ororo ayo ya o so lori awon ogba re bi o ba fiye si ohun ti a ka yi o so wipe ni ese ikefa o n so nipa Olorun o ni Olorun lai lai ni ite re ati wipe opa alade ijoba re opa alade otito ni sugbon ni ese ikeje ni o tun so wipe nitori naa ni Olorun re o pe ni Olorun ninu ese ikefa o tun so wipe Olorun re ninu ese ikeje ta ni eyi n toka si je ki bibeli ki o se itumo ti o kun fun wa ninu Hebrew ranti ohun ti a ka we pe o n so nipa Olorun o si tun so nipa wipe Olorun ti a n so nipa re yi titi lai ni ite re ati wipe opa alade ijoba re opa alade otito ni wo Hebrew ori kini lati ese ikefa ati pelu nigba ti o mu akobi ni wa si aye o mo wi pe yin so nipa Kristi o wi pe ki gbogbo awon angeli Olorun ki o pori bale fun ati ni ti awon angeli o wi pe eni ti o da awon angeli re li emi ati awon iranse re li owo ina sugbon ni ti omo li o wi pe ran ti wi pe yin so nipa Kristi ni ti omo li o wi pe ite re Olorun
láé àti láé láé ni ọ̀pá aládé òdodo lé ọ̀pá aládé ìjọba rẹ ìwọ fẹ́ òdodo ìwọ sì kórira ẹ̀ṣẹ̀ nítorí náà ni ọlọ́run àní ọlọ́run rẹ ṣe fi òróró ayọ̀ yàn ọ́ ju àwọn ẹgbẹ́ rẹ lọ yóò yọ nísinsìnyí wípé èyí tí a ti kà nínú orin dáfídì ó ń tọ́ka sí jésù kristi ó sì ń pe jésù kristi ní ọlọ́run èyí jẹ́ ohun àwámáridì ṣùgbọ́n ó jẹ́ ohun tí a ṣípayá fún wa láti ọwọ́ ẹ̀mí ọlọ́run láti inú ìwé mímọ́ mo fẹ́ kí o tún wo bíbélì kí o wo róòmù ìwé róòmù orí kẹsàn-án ẹsẹ̀ ìkarùn-ún ti ẹni tí àwọn bàbá ẹ ṣe àti láti ọ̀dọ̀ àwọn ẹni tí kristi ti wá nípa ti ara ẹni tí ó borí ohun gbogbo ọlọ́run olùbùkún láéláé bí ó ti ń sọ nípa kristi ni ó ń sọ wípé òun ni ọlọ́run olùbùkún láéláé bí iyè méjì bá wà nínú ọkàn ẹnikẹ́ni kí o wo Matthew orí kìíní láti ẹsẹ̀ ìkọkànlélógún títí dé ẹsẹ̀ ìkẹtàlélógún yóò sì bí ọmọkùnrin kan jésù ni ìwọ pe orúkọ rẹ nítorí òun yóò gba àwọn ènìyàn rẹ là kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn gbogbo èyí sì ṣe kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá lí ẹnu wòlíì kí ó lè ṣe pé kí iyè sí i wúndíá kan yóò lóyún yóò sì bí ọmọkùnrin kan wọn ó sì máa pe orúkọ rẹ ní Emmanueli ìtumọ̀ èyí tí í ṣe ọlọ́run wà pẹ̀lú wa bí a ti ń pe jésù kristi ní Emmanueli ni a ń túmọ̀ rẹ̀ fún wa wípé ìtumọ̀ rẹ̀ ni wípé ọlọ́run ni ó dènìyàn tí ó wá bá wa gbé àti ìtànṣan ìmọ́lẹ̀ rẹ̀ ó jẹ́ ìtànṣan ìmọ́lẹ̀ ti ọlọ́run wo ìwé Hebrew lẹ́ẹ̀kan sí Hebrew orí kìíní láti ẹsẹ̀ ìkíní kí a wo ohun tí ìwé mímọ́ ń sọ nípa jésù kristi tí ó jẹ́ ọlọ́run tí ó sì jẹ́ ẹlẹ́dàá ohun gbogbo ọlọ́run ẹni ní ìgbà púpọ̀ àti ní onírúurú ọ̀nà tí ó ti pa àwọn wòlíì bá àwọn bàbá sọ̀rọ̀ nígbàanì ní ìkẹyìn ọjọ́ wọ̀nyí ó ti pàṣẹ ọmọ rẹ̀ bá wa sọ̀rọ̀ ẹni tí í ṣe àjògún ohun gbogbo nípasẹ̀ ẹni tí ó dá àwọn ayé pẹ̀lú bí o bá ti ń gbèrò nínú ọkàn rẹ tàbí tí o ní àfiyèsí wípé báwo ni a ṣe dá ayé jẹ́ kí o yẹ wípé ọlọ́run ni ó dá ayé ṣùgbọ́n ń sọ fún wa wípé ẹni tí ó dá àwọn ayé nípasẹ̀ jésù kristi ẹni tí í ṣe ìtànṣan ògo rẹ̀ àti àwòrán òun ti kára rẹ̀ tí ó sì ń fi ọ̀rọ̀ agbára rẹ̀ mú ohun gbogbo dúró lẹ́yìn tí ó ti ṣe ìwẹ̀nù ẹ̀ṣẹ̀ ó jókòó lé ọwọ́ ọ̀tún ọláńlá lé òkè èyí ń sọ nípa jésù kristi wípé ó jẹ́ ọlọ́run ó jẹ́ ẹlẹ́dàá wa ó ń sin ní ọlọ́run ayérayé nínú kólósè orí kìíní wo ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún lẹ́ẹ̀kan sí ẹni tí í ṣe àwòrán ọlọ́run tí a kò rí àkọ́bí gbogbo ẹ̀dá bí ó bá ń sọ nípa àkọ́bí gbogbo ẹ̀dá èyí kò sọ wípé adá jésù nítorí pé àwọn tí wọ́n máa ń gbé bíbélì káàkiri tí wọ́n máa ń ta ìwé tí wọ́n máa ń tà káàkiri wọ́n máa ń sọ wípé jésù ni àkọ́kọ́ dá kí a tó dá àwọn áńgẹ́lì kí a tó dá ádámù kí a tó dá alágbájá kí a tó dá tìbí kí a tó dá tọ̀hún nítorí wípé èdè tí bíbélì ń lò kò yé wọn bí a bá ń sọ nípa àkọ́bí nínú èdè greek tí a fi kọ májẹ̀mú tuntun ó ń sọ nípa ẹni tí ó ní agbára ẹni tí ó ní ipá ẹni tí ó ní ipò èyí kò sọ nípa àkókò wípé àkọ́kọ́ dá jésù kí a tó dá àwọn ẹ̀dá mìíràn ó ń sọ nípa àkọ́bí gẹ́gẹ́ bí ẹni tí ó ní ipò ńlá ju gbogbo ẹ̀dá lọ gẹ́gẹ́ bí ẹni tí ó ní agbára ju gbogbo ẹ̀dá lọ èyí ni ó fi ń sọ wípé ó jẹ́ àkọ́bí ó jẹ́ ẹni ọlá ó jẹ́ olórí lórí gbogbo àwọn ẹ̀dá wo Yohánù orí kẹrìnlá ẹsẹ̀ ìkẹsàn-án à ń kẹ́kọ̀ọ́ nípa kristi sí jù bẹ́ẹ̀ lọ wípé
oje bibeli je ki o da wa loju wi pe oje olorun bi olorun baba ti je olorun be ni olorun omo je olorun pelu Johanu ori kerinla ese ikesan Jesu si wi fun pe bi akoko ti mo ba yin gbe ti pe to yi iwo ko si ti mo mami sibe Filipi eni ti o ba ti ri mi o ti ri baba iwo ha se wi pe bi baba han wa Jesu Kristi so o si je ki o dani loju o ni eni ti o ba ti ri baba o ti ri ohun wi pe bi baba ti je olorun be na ni ohun je olorun ninu Johanu yi kan na ori kini lati ese ikini o ni le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ohun na le o wa le atete ko se pelu olorun nipase re le ati da ohun gbogbo bi nsin kan wonyi nipa Jesu Kristi nipa olugbala wa nipase re le ati da ohun gbogbo ati lehin re a ko da ohun kan ninu ohun ti a da bibeli nje ki o ye wa we pe Jesu Kristi yi ni aworan pipe olorun ati we pe ohun ni olubori ati o wa ni ipo ri ninu ohun gbogbo ninu Filipi ori keji Filipi ori keji anwo ese ikefa eni ti o ti le je aworan olorun ti ko ka si iwora lati ba olorun dogba an so fun anihin we pe o je aworan olorun ko se ka si iwora eni wi pe ki se ohun ti o nja fun tabi ohun ti o fe nawo si ti ko je tire o je eni ti o ba olorun dogba nitori be ni Paul apostoli ni o je ki o ye awon eniyan wonyi we pe Jesu Kristi yi ni se aworan olorun ati we pe o je eni pepe ninu re ni ekun ohun rere gbogbo wa nitori be gbogbo awon ti o fe si won lona ti won toka won si awon nkan miran gege bi angeli tabi gege bi awon isin miran ti ki yo fese won mule ti ki yo si le je ki won de eni diduro sese eyi ni Paul n so fun we pe ki won boju kuro ninu awon nkan wonyi kan mo wi pe Jesu Kristi ti to fun won ikeji o je ki o ye won wi pe Jesu Kristi yi ni eleda ohun gbogbo wo Kolose ori kini lati ese ikerindinlogun si ese iketadinlogun nitori ninu re li ada ohun gbogbo nitori ninu re li ada ohun gbogbo ohun ti nbe li orun ati ohun ti nbe li aye eyi ti a ri ati eyi ti a ko ri won iba se ite tabi oye tabi ijoba tabi ola nipase re le ati da ohun gbogbo ati fun le ada ohun gbogbo ohun si wa saju ohun gbogbo ati ninu re li ohun gbogbo duro sokan awon ese olorun wonyi won ye ni ti ko ni afikun ti aba tun ma se alaye popo ohun ti a so ni ni we pe iba se ohun ti a ri tabi ohun ti a ko ri iba se ohun ti nbe le aye tabi ohun ti nbe le orun iba je ohun ti nbe ni oke abi ohun ti nbe ni isalele wi pe agbara Jesu Kristi ni o da won bi awon ti ko loye iwe mimo bi won ba nwo awon ise iyanu ti Jesu Kristi se ninu majemo titun won ma se kayefi won ma bere ibere pupo wi pe bawo lo se le sese fun Jesu lati so omi di oti wine bawo lo se le sese lati ji oku dide bawo lo se le sese lati mu ki arorin bawo lo se le sese lati la oju apoju ohun ti ko ye won ni we pe eni ti o je eleda ohun gbogbo eni ti o da ohun ti a ri ati ohun ti a ko ri eni ti o je nipa oro agbara re le a fi mu ohun gbogbo duro sokan papo bawo ni o se soro fun ru eni be lati se awon ise iyanu ti a nka ninu bibeli je ki a tun wo lekan si ki a pada si majemo laelae ninu orin dafidi orin dafidi ori keji le ni ogorun orin dafidi ori keji le ni ogorun lati ese kedogbon ese ikarundinlogbon
ori dapidi ori keji le ni ogorun lati ese karun di logbon lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re eyi nso nipa eleda oni lati ipele aye lati iseda aye lati igba tijo ni iwo ti fi ipele aye sole orun si ni ise owo re won o se gbe sugbon iwo duro ni tooto gbogbo won ni yo di ogbo bi aso bi ewo ni iwo paro won iwo won o se paro sugbon bakan na ni iwo odun re ko li opin kini a le so nipa oro olorun ti aka yi tani awon oro won yi soro nipa re nigba ti o wi pe lati igba ti jo ni iwo ti fi ipele aye sole ati pe orun ni ise owo re ati pe gbogbo awon nkan won yi gege bi awo somo tabi orun tabi osopa tabi awon irawo tabi aye ti a wa ninu re yi wi pe a o paro won sugbon wi pe eni ti o da nkan won yi yo wa titi a ki ro nipo a ki si nipo be ni ki yi pada kini ati ri itumo yi si je ki a wo itumo re eni ti a nso nipa re ninu Heberu ori kini lati ese ikewa ati iwo olowa li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re won segbe sugbon iwo wa sibe gbogbo won ni yo si gbo bi ewo ati bi aso ni iwo ka won a o si paro won sugbon bakan na ni iwo odun re ki yo si pin eyi soro nipa Jesu Christi nitori bi o ba wo lati ese ikejo oro Jesu Christi ni o nso nigba ti o wi pe sugbon ni ti omo le o wi pe ite re olorun lai ati lai lai ni opa alade ododo li opa alade ijoba re ati ka yi nigba kan eyi ni o tesiroju lati so fun a wi pe nipa Jesu Christi yi Oluwa yi kan soso na le o so ni ese ikewa wi pe iwo Oluwa Christi li atete ko se li o ti fi ipele aye sole awon orun si ni ise owo re bi ati nkan kan won yi yo ma doki lokan re wi pe awon ti ko gba Jesu Oluwa gbo won ko gba eleda aye ohun orun gbo awon ti won so oro shankala si Jesu won so oro ti ko ba kun gbe si eleda orun ohun aye awon ti won fi iwa omogo iwa ope ti won fi han si Jesu Christi won fi ri iwa yi han si eni ti o da orun ohun aye won si fi ri iwa yi han si eni ti o se idajo ohun gbogbo bi abawo Isaiah ori ogoji Isaiah ori ogoji lati ese ikesan iwo onihirere sioni gun oke giga lo iwo onihirere pelu iwo onihirere Jerusalemu gbe ohun re soke pelu agbara gbe soke maberu wi fun awon ilu Juda pe e wo olorun yin kiyesi Oluwa Jehovah yo wa ninu agbara apa re yo se akoso fun kiyesi ere re wa pelu re esan re si nbe niwaju re ohun o bo owo eran bi oluso agutan bi nkan ti anka bi o ba yi o se ori wi pe ninu ese ikesan o nso o daruko re wi pe olorun ninu ese ikewa o daruko re wi pe oluwa Jehovah ni se pelu agbara ninu ese ikokanla ni o wa npe ni oluso agutan bi o ba ka Johanu ori kewa o ri wi pe bi a ba nso nipa oluso agutan ni tooto a nso nipa Jesu Christi o bo owo iran re bi oluso agutan yo si fi apa re ko awon odo agutan yo si ko won si aya re yo si rora da won da awon ti o loyun tali o ti won omi ni koto owo re ti o si fi ika won orun ti o si ti ko erope aye jo sinu osuwon ti o si fi iwon won
ìwọ̀n wọn àwọn òkè ńlá àti àwọn òkè kéékèèké nínú òṣùwọ̀n. Èyí ń sọ nípa Jésù Kristì, olùṣọ́ àgùntàn wa tòótọ́, wípé òun ni ẹlẹ́dàá ohun gbogbo. A ti kà á nínú Jòhánù tẹ́lẹ̀ rí wípé Jésù Kristì nípa rẹ̀ lè àti dá ohun gbogbo. Nísinsìnyí wo Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà. Kọ́rìntì kínní orí kẹjọ ẹsẹ̀ ìkẹfà. Ṣùgbọ́n fún àwa, Ọlọ́run kan ní bẹ, Bàbá, lọ́wọ́ ẹni tí ohun gbogbo ti wà àti tí ẹni tí gbogbo wa ṣe àti Olúwa kan ṣoṣo, Kristi Jésù, nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà. Kristi Jésù nípasẹ̀ ẹni tí ohun gbogbo wà àti àwa nípasẹ̀ rẹ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí ó yí ọ dájú wípé Jésù tí a ń sọ̀rọ̀ rẹ̀ yìí, òun ni ẹlẹ́dàá ohun gbogbo. Àti wípé nípasẹ̀ rẹ̀ lè àti dá àwọn ohun gbogbo tí a dá. Ìbá ṣe ìtẹ́ tàbí oyè tàbí ìjọba tàbí ọlá. Jẹ́ kí a padà sínú Kólósè orí kìíní, kí a wo ẹsẹ̀ ìkejìdínlógún àti ẹsẹ̀ ìkọkàndínlógún. Òun sì jẹ́ orí fún ara. Èyí ni ní ìjọ. Ẹni tí í ṣe ìpìlẹ̀ àkọ́bí nínú àwọn òkú wá pé nínú ohun gbogbo kí òun kí ó lè ní ipò tí ó ga jù lọ. Nítorí dídùn inú Bàbá ni pé kí ẹ̀kún gbogbo lè máa gbé inú rẹ̀. Jésù yìí ni a fi fún wa gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí olùdáǹdè àti gẹ́gẹ́ bí olórí ìjọ rẹ̀. Ó wí pé Jésù yìí ni orí fún ara. Bí a ti pe ìjọ ní ara, ara Kristi, bẹ́ẹ̀ ni a pe Kristi ní orí ìjọ. Nínú Kólósè kejì, orí kejì, nínú Kólósè orí kejì, ẹsẹ̀ ìkọkàndínlógún, tí kò sì di orí ni mú ṣeṣe. Láti ọ̀dọ̀ ẹni tí a ń ti ipa oríkèé àti ṣanpèsè fún gbogbo ara, tí a sì ń so ṣọ̀kan pọ̀, tí ó sì ń dàgbà nínú ìbísí Ọlọ́run. Ohun tí a ń sọ nípa orí níhìn-ín tàbí tí a ń sọ nípa Kristi ni wípé Kristi gẹ́gẹ́ bí orí, òun ni yóò mú kí gbogbo àwọn oríkèé àti iṣan kí wọn kí ó ní ìpèsè fún gbogbo ara, àti kí a lò so wọ́n ṣọ̀kan papọ̀, àti wípé kí wọn kí ó lè máa dàgbà nínú ìbísí ìyè nínú Ọlọ́run. Wípé ẹni tí ó bá jẹ́ orí, òun ni ẹni tí ń tọ́ni, òun ni olùṣọ́ àgùntàn, òun ni adarí, òun ni aṣáájú, òun ni orísun agbára. Nítorí bẹ́ẹ̀, fún ìjọ, Jésù Kristì jẹ́ orísun agbára wa. Kìí tún ṣe ẹbọ tàbí ìbọ̀rìṣà ni ó yẹ kí ó jẹ́ agbára fún ìjọ, ṣùgbọ́n Jésù Kristì tí ó jẹ́ orí fún ìjọ, òun ni orísun agbára. Òun sì ni aṣáájú, kìí ṣe áńgẹ́lì, kìí ṣe àlá, kìí ṣe ìran, kìí ṣe ìsọtẹ́lẹ̀. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Jésù Kristì Olúwa wa sọ gẹ́gẹ́ bí orí, òun ni ó jẹ́ ìtọ́nà fún olúkúlùkù wa, nítorí wípé òun ni aṣáájú àti adarí wa, òun ni olùṣọ́ àgùntàn àti olùtọ́jú wa pẹ̀lú, òun ni ìyè ìmọ́lẹ̀ fún ìjọ. Jẹ́ kí a wo Éfésù orí kìíní, Éfésù orí kìíní ẹsẹ̀ ìkejìlélógún àti ìkẹtàlélógún. Ó sì ti fi ohun gbogbo sábẹ́ ẹsẹ̀ rẹ̀, ó sì ti fi ṣe orí lórí ohun gbogbo fún ìjọ, èyí tí í ṣe ara rẹ̀, ẹ̀kún ẹni tí ó kún ohun gbogbo nínú ohun gbogbo. Jésù yìí ni ó jẹ́ ohun gbogbo nínú ohun gbogbo fún wa. Nítorí bẹ́ẹ̀, bí a bá mọ Ọlọ́run, kò yẹ kí a tún padà lọ sínú ìbọ̀rìṣà tàbí kí a tún padà lọ sínú ẹ̀sìn èké tí àwọn ẹlòmíràn ń sìn, tí wọn kò gbà wípé gbogbo ẹ̀kún ohun tí ó wúlò fún wa, ó wà nínú Jésù Kristì Olúwa, Ọlọ́run wa àti olùgbàlà wa, ẹlẹ́dàá gbogbo ayé àti ẹlẹ́dàá ohun tí a rí àti ohun tí a kò rí. Mo fẹ́ kí o padà sí Kólósè nísinsìnyí orí kìíní láti ẹsẹ̀ ìkẹẹ̀dógún, kí a wo àkójọpọ̀ ohun tí
Olorun ko wa ninu awon ese ti a tin ka yi lati ese ke dogun eni ti se aworan Olorun ti a ko ri akobi tabi olori eni ti o ni ipo giga julo ninu gbogbo eda eye ki o ye wa we pe a ko le ri Olorun a ko si si eni ti o ri Olorun ninu ola nla re nigba kan ri sugbon Jesu Kristi ni Olorun deniyan ti o wa si aye ti o fi Olorun han se Olorun lagbara o lagbara se Olorun ni o da gbogbo aye o da nipasẹ Jesu Kristi se amọ pe ko si ohun to soro fun Olorun lati se be na ni ko si ohun to soro fun Jesu Kristi lati se nitori ikini nitori pe eni ti se aworan Olorun ti a ko ri le ohun ninu nitori ninu re li ati da ohun gbogbo ninu Jesu Kristi ati nipasẹ Jesu Kristi le ati da ohun gbogbo iseda ati re iseda temi ati iseda gbogbo ti a ri o wa lati owo Jesu Kristi nitori be ohun ti o to ohun ti o ye ni lati gba Jesu Kristi bo gege bi olugbalawa nitori pe oni o da wa ati fun ogo re ni o fi da wa o so wi pe gbogbo ohun ti a da patapata gba ohun ti nbe le orun ati ohun ti nbe le aye eyi ti a ri ati eyi ti a ko ri iba se ite iba se oye iba se ijoba iba se ola wi pe nipase re le ati da ohun gbogbo nitori be nigba ti o je wi pe nipase re le ati da ohun gbogbo o ye ki a le gbekele o ye ki a le gba gbo o ye ki a le fi eyin ti Jesu Kristi nitori wi pe oni Olorun ati eleda ohun gbogbo o si ni eleda wa o si so wi pe ati fun le ada nkan wonyi bi o ba je wi pe oni o da o ati pe o da fun ara re lati le yin logo lati le sin lati le tun ba ni waju re e se ti a ko ni fi sin Olorun o si ohun si wa saaju ohun gbogbo ki a to da awon ewe be ki a to da aye ki a to da ohun ko ohun ni Jesu Kristi eni ti o je Olorun deniyan ni o ti wa li ati aye raye ohun ti wa saaju ohun gbogbo bi o ba fe gbekele enikeni se eni ti a bi ninu obinrin eni ti o je elese tabi eni ti o gbe ara re kale gege bi aborisa se o ni o ye ki o gbekele tabi eni aye igbani eni ti o ti wa saju ohun gbogbo ati ninu re ni ohun gbogbo duro sokan ninu Jesu Kristi ni ohun gbogbo duro sokan ohun si ni ori fun ara oni gege bi amona wa oni gege bi olutoni wa oni gege bi olusu agutan fun wa oni gege bi adari oni ori fun ara eyi ni ni ijo eni ti se ipile akobi ninu awon oko wa bi o ba gba Jesu Kristi gbo bi iru eni be bi o ba ku ni asiko ajinde yo ni ajinde ti iye ati pe ninu ohun gbogbo ki ohun ki o le ni ipo ti o ga julo bi o ba yin Olorun ti o pori balẹ fun Olorun bi o ba sin Olorun ni aye ti a wa yi bi o ba di orun pelu o ma sin nitori wipe oni o ni ipo ti o ga julo ati o je nitori didun inu baba ni pe ki ekun gbogbo ki o le ma gbe inu re awon ti o fe da okan awon ara koloseru to fe siwon nipo pada to fe koju won si Olorun ajeji to fe so fun wipe o dabi eni pe Kristi Jesu ko to fun won eyi ni Paul apostle ni o fi wa laye won yekeyeke wipe Jesu Kristi to fun wa mo si gbagbo pe o to fun iwo na pelu wipe bi a ba gba Jesu Kristi gbo o to ohun gbogbo ninu ohun gbogbo fun wa ki a mo wipe ko si ohun ti a nilo ko si ohun ti a nsaferi ti a ko le ri ninu Jesu Kristi nitori wipe bi a ba le to Olorun baba wa nipase re nipase Jesu Kristi yo le se ju gbogbo eyi ti a nbere ati eyi ti a nro lo gege bi agbara ti nsise ninu wa eje ki a dide duro ki a piyin fun Olorun wipe o la wa loju wipe o mu wa kuro ninu okunkun o je ki a mo wipe Jesu Kristi ni aworan Olorun ti a ko ri Jesu Kristi ni eleda ohun gbogbo ati wipe Jesu Kristi ni o je olori ijo bi o si ti je olori ijo je ki o je olori fun iwo naa bi a ko ba ti igba okan re la ranti pe Jesu eleda ohun naa ni Jesu olugbala Jesu eleda ohun naa ni Jesu olusu agutan ohun ni o fi eje re rubo fun wa
Jesu Christi yi kana Emmanueli Olorun deni Olorun wa pelu wa oni o wa lati gba wa kuro lowo ese nitori be bi o ba fe gba Olorun gbo bi o ba fe sin Olorun ni tooto oni lati ko orisa sile oni lati ko ise owo ti ara re sile oni lati ko awon ese ke sile oni lati ko awon eko eke sile oni lati ko awon nkan miran ti o fi fe ropo Jesu oni lati ko won sile oni lati ko eko isiran ti o wa ninu aye oni lati ko won sile ki o si romo Jesu Christi ni kan soso nitori wipe oni eleda on gbogbo oni aworan Olorun ti a ko ri oni olori ijo oni eni ti a fi fun agege bi olu eni ti o le se wa pe oni eni ti a fi fun wa gege bi eni ti o le mu wa lati aye yi lo si orun rere oni eni ti a fi fun agege bi eni ti o le dari ese wa ju wa eni ti o le mu wa kuro bo lowo idajo oni eni ti a fi fun wa ti o le mu wa wa si odo baba nitori be ke pe Olorun ki o si fi igbagbo re ninu Jesu Christi ki o fi han nitori pe Jesu Christi ni eleda ohun gbogbo nipasẹ agbara re ni a fi ko awon nkan sokan papo titi disisin yi bi o ko ba ti ni igbala so fun Olorun wi pe o gba Jesu Christi gbo o gba Jesu Christi gbo gege bi eni ti a fi han ninu oro Olorun gege bi eni ti a fi han gege bi eleda olugbala oludani sile oludande ati oni onidajo ti o dajo gbogbo aye ni ikeyin gege bi oro re ninu isiresi Olorun ma se je ki enikeni ki o tan o je lati ma fi ohun miran kun isin Olorun ma se je ki enikeni ki o tan o je wi pe Jesu Christi ko to gege bi olugbala gege bi oludande gege bi oluso agutan gege bi olufuni ni iye ma se je ki enikeni ki o tan o je wi pe ni lati tun ma wa awon angeli kaakiri wi pe ogbon ijinle tun wa nibi kan yato si ninu Jesu Christi oluwa ati olugbala wa ninu Jesu ni ekunrere gbogbo nkan ti o wa ninu Olorun ni o pe si oni a fi fun wa lati gba wa kuro lowo ise wa ati lati di wa mu titi de opin lati mu wa lo sodo Olorun nikehin Jesu Christi yi kan na ni a fi fun wa gege bi eni ti o fun wa lore ofe ati agbara lati je olooto titi de opin bi o ba saro re ti nisisin ti o ko sile rati pe Jesu yi kan na ni yo je onidajo ni ojo ikehin je ki igbagbo re ki o wa ninu Jesu Christi oluwa olurapada olugbala wa.

0: àwọn tí ó ti bẹ̀bẹ̀ fún ìdáríjì tí wọ́n sì ní ìdánilójú wípé a ti dáríjì wọ́n, àwọn wọ̀nyí lè sọ wípé wọ́n jẹ́ ọmọ Ọlọ́run. Ohun tí a fẹ́ sọ lónìí, ó dúró lórí wípé bí a bá ti di ọmọ Ọlọ́run, bí a ṣe lè ní ìpamọ́ nínú ìjọba Ọlọ́run, bí a ṣe lè ní ààbò nínú ìjọba Ọlọ́run, kí a sọ wípé bí a bá ti wọlé, bí a bá ti wọ ìjọba Ọlọ́run, bí Ọlọ́run nínú agbára rẹ̀, bí ó ṣe lè pa wá mọ́ kí a lè jẹ olóòótọ́ títí dé ọjọ́ ìkẹyìn, nítorí wípé Jésù jẹ́ kí ó yé wa, kò fi bọ́pọ̀ bọ́yọ̀ fún wa, ó jẹ́ kí ó dá wa lójú wípé kìkì àwọn tó bá forí tì í títí dé òpin, àwọn ni a ó gbàlà. Nínú Matthew orí 24 ẹsẹ̀ 13, Matthew orí 24 ẹsẹ̀ 13, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà li a ó gbàlà. Ìtumọ̀ ohun tí Jésù ń sọ ni wípé ní gẹ́rẹ́ bí a bá ti gba Jésù Kristì gbọ́, àdì ọmọ Ọlọ́run, a ti ní ìgbàlà. Ṣùgbọ́n ó sọ fún wa wípé àkókò pọ̀ láàrin ìgbà tí a mọ Ọlọ́run àti ìgbà tí Jésù yóò wá láti mú wa lọ sílé, wípé ọ̀pọ̀lọpọ̀ ìdánwò, ọ̀pọ̀lọpọ̀ inúnibíni, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀gàn tàbí ẹ̀sín, ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni yóò ṣẹlẹ̀ láàrin ìgbà tí a gba Jésù Kristì gbọ́ àti ìgbà tí yóò wá láti mú wa lọlé, wípé gbogbo nǹkan tí yóò ṣẹlẹ̀ ní sáà àkókò náà, bí a bá forí tì í títí dé òpin, nígbà náà ni a lè wọ ìjọba Ọlọ́run. Jẹ́ kí a wo àwọn ìkókó tí ó wà nínú ẹ̀kọ́ àti ọ̀rọ̀ ìyànjú tí a ń gbọ́ lónìí. Ìkíní, ìdánilójú nípasẹ̀ àwọn ìlérí. Ìlérí Ọlọ́run, ó máa ń fúnni ní ìfẹ̀yìntì tàbí ìdákọ̀rọ̀ tàbí ìdánilójú. Ìkejì, ìpamọ́ fún àwọn olóòótọ́, kí ó yé wa wípé bí Ọlọ́run ti ní ojúṣe láti ṣe nípa ìgbàlà wa, bẹ́ẹ̀ ni àwa pàápàá ní ojúṣe láti ṣe nípa àti pa ìgbàlà yìí mọ́. Nítorí bẹ́ẹ̀ ni kókó kejì fi jẹ́ ìpamọ́ fún àwọn olóòótọ́. Ìkẹta, ibi ìsinmi ayérayé fún àwọn aṣẹ́gun. Ó yẹ kí ó yé wa wípé bí a bá ń retí wípé a ó dọ́run níkẹyìn ọ̀run rere, wípé a ó wà ní ibi ìsinmi níkẹyìn, níbi tí a ó ti jókòó, tí a ó ti sinmi kúrò nínú làálàá tí ó wà nínú ayé, kúrò nínú rògbòdìyàn tí ó wà nínú ayé, kúrò nínú inúnibíni àti àjálù tí a ti bá pàdé nínú ayé. Bí a bá nírètí wípé ní ọjọ́ kan gbogbo nǹkan yóò parí, Jésù yóò wá láti mú wa lọ sílé, láti sinmi ayérayé lẹ́sẹ̀ Jésù, ó yẹ kí ó yé wa wípé ìsinmi ayérayé tí a ń sọ yìí, ó wà fún àwọn aṣẹ́gun nìkan ṣoṣo. Jẹ́ kí a wò ó láti ìkókó kìíní. Ìdánilójú tí a ní nípasẹ̀ àwọn ìlérí Ọlọ́run. Nínú Yohánù orí 10 láti ẹsẹ 17, Yohánù orí 10 láti ẹsẹ 17, àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, wọ́n sì mọ̀, èmi sì mọ̀ wọ́n, wọ́n sì máa tọ̀ mí lẹ́yìn. Níhìn-ín, Jésù jẹ́ kí ó yé wa wípé kì í ṣe gbogbo ènìyàn ni ó jẹ́ àgùntàn fún olùṣọ́ àgùntàn. Bí ó bá wo ẹsẹ 24, ó ní ṣùgbọ́n ẹ̀yin kò gbàgbọ́, nítorí tí ẹ̀yin kò sí nínú àwọn àgùntàn mi. Gẹ́gẹ́ bí mo ti wí fún yín, àwọn aláìgbàgbọ́ wọn kì í ṣe àgùntàn Jésù. Àwọn tí kò gba iṣẹ́ orí igi àgbélébò gbọ́ ẹ̀jẹ̀ tí Jésù ti ta sílẹ̀ láti kó ẹ̀ṣẹ̀ wọn lọ. Àwọn tí kò gbàgbọ́ wípé Jésù kú fún wọn láti mú wọn wá sọ́dọ̀ Ọlọ́run. Àwọn tí kò gbàgbọ́ wípé iṣẹ́ tí Jésù Kristì ṣe lórí igi àgbélébò, wípé ó ti parí gbogbo ìrúbọ, wípé kò sí ìrúbọ mìíràn mọ́. Àwọn tí kò gbàgbọ́ wípé nípa jíjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn fún Ọlọ́run àti gbígba Jésù Kristì gbọ́lé, a fi gbà wọ́n là. Àwọn aláìgbàgbọ́ kì í ṣe àwọn àgùntàn. Jesu Christi. Ṣùgbọ́n ó ní bí a bá ti dé àgùntàn ti olùṣọ́ àgùntàn, ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí a bá ń sọ nípa gbígbọ́ ohùn Ọlọ́run tàbí gbígbọ́ ohùn olùṣọ́ àgùntàn, àwọn mìíràn wọ́n máa ń káàkiri láti lọ sí ìjọ, àwọn tí wọ́n pè ní ìjọ ẹlẹ́mìí, wọ́n ní wọ́n ń gbóhùn. Bí wàásù bá ń lọ, ó ṣe é ṣe kí ẹnìkan dìde dúró kó sọ wípé òun gbóhùn. Bí a bá ń sọ nípa ohùn olùṣọ́ àgùntàn, ọ̀rọ̀ Ọlọ́run ni ohùn olùṣọ́ àgùntàn. Kò tún sí ohùn mìíràn tí ó lè wá láti ọ̀dọ̀ Ọlọ́run tàbí tí ó lè wá láti ọ̀dọ̀ Jésù Kristì tí ó yàtọ̀ sí Bíbélì tí a gbélé wa lọ́wọ́. Ọ̀rọ̀ Ọlọ́run tí ń tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi. Bí o bá ti ń gbọ́ nípa ìrònúpadà, ohùn Jésù nìyẹn. Bí o bá ti ń gbọ́ nípa pé kí a gba Jésù Kristì gbọ́, kí a fi òdodo já ẹ̀ṣẹ̀ sọ́nù, ohùn Jésù ló ń gbọ́ yẹn. Bí o bá ti ń gbọ́ nípa àtúnṣe, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ nípa ìsọdi mímọ́, bí o bá ti ń gbọ́ nípa pé kí a gbàdúrà àdúrà ìgbàgbọ́ títí a ó fi lè sọ wá di mímọ́, èyí ni ohùn Jésù. Bí o bá ti ń gbọ́ pé bí a bá ti ní ìsọdi mímọ́, a tún ní láti tẹ̀síwájú láti ní agbára ẹ̀mí mímọ́, èyí ni ohùn Jésù. Ṣùgbọ́n kí ẹnìkan jókòó síbì kan kí ó máa sọ pé mo ń gbóhùn, pé òjò yóò rọ̀ ní àṣálẹ́, tàbí oòrùn kan yóò ràn lọ́la kí ẹnikẹ́ni kí ó má ṣe jáde o, tàbí ìpè kan yóò pè lọ́gànjọ́ òru kí ẹnikẹ́ni kí ó má ṣe dáhùn. Èyí kọ́ ni ohùn Jésù. Ohùn Jésù tí a ń sọ ni pé kí a gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, èyí tí ó lè tọpasẹ̀ wa lọ sí ìjọba ọ̀run. Ó ní àwọn àgùntàn mi ń gbọ́ ohùn mi, èmi sì mọ̀ wọ́n. Ó ní kìkì àwọn tí wọ́n ń gbọ́ ohùn òun ni òun mọ̀ gẹ́gẹ́ bí àwọn àgùntàn òun. Ó ní wọn a sì máa tọ̀ mí lẹ́yìn, wọn kò jẹ́ tọ òrìṣà lẹ́yìn, wọn kò jẹ́ tọ ayé lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn apẹ̀yìndà lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn wòlíì èké lẹ́yìn, wọn kò jẹ́ tọ àwọn akóniṣìnà lẹ́yìn. Ó ní wọn a máa tọ̀ mí lẹ́yìn, èmi sì fún wọn ní iyè àìnípẹ̀kun. Wọn kì yóò sì ṣègbé láéláé, kò sì sí ẹni tí ó lè já wọn gbà kúrò lé ọwọ́ mi. Bàbá mi, ẹni tí ó fi wọ́n fún mi pọ̀ ju gbogbo wọn lọ, kò sì sí ẹni tí ó lè já wọn kúrò lé ọwọ́ bàbá mi. Ìlérí tí Jésù ṣe fún àwa tí a jẹ́ ọmọ ẹ̀yìn rẹ̀ nìyí, wípé bí a bá jẹ́ tirẹ̀ ní tòótọ́, ó ní agbára láti dè wá mú, ó sì jẹ́ dídùn inú rẹ̀ pẹ̀lú láti dè wá mú. Jẹ́ kí a wo ìlérí mìíràn tí Ọlọ́run ṣe fún wa, kí a ba lè ní ìdánilójú wípé bí a bá ń fẹ́ láti dúró ti Ọlọ́run, bí ó tilẹ̀ jẹ́ wípé a jẹ́ aláìlera, bí ó tilẹ̀ jẹ́ wípé inú ni bí ni tàbí ìnáwó pọ̀, bí ó tilẹ̀ jẹ́ wípé ọ̀nà tí a ń tọ̀ ó dàbí ẹni wípé ó há díẹ̀ fún wa, ṣùgbọ́n bí a bá ní ìfẹ́ láti dúró ti Ọlọ́run, bí a bá ní ìfẹ́ pé kí ó pa wá mọ́ nínú ìgbàlà tí ó ti fún wa, ó ní agbára, ó sì ní ìfẹ́ láti pa wá mọ́ títí dé òpin. Jẹ́ kí a wo ìlérí mìíràn nínú Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Fílípì orí kìíní ẹsẹ̀ ìkẹfà. Ohun kan yìí sàdámi lójú pé ẹni tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú yín yóò ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ Jésù Kristì. Ohun tí Paul apọ́sẹ̀lì sọ ni wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí ní ìgbàlà tí a ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n, tí wọ́n ní oore ọ̀fẹ́ láti òkè wá, wípé a ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere nínú wọn, àti wípé ìgbẹ́kẹ̀lé ìdánilójú tí òní ni wípé Ọlọ́run tí ó ti bẹ̀rẹ̀ iṣẹ́ rere yìí ó lè ṣe àṣepé rẹ̀ títí fi di ọjọ́ tí Jésù pàápàá yóò fara hàn. Jẹ́ kí a wo Hebrew orí keje. Hebrew orí keje ẹsẹ̀ kẹẹ̀dọ́gbọ̀n. Nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ṣé orí ìdánilójú tí Ọlọ́run fún wa, ṣé orí ìlérí tí Ọlọ́run ṣe fún wa, ṣé orí ìtìlẹ́yìn tí Ọlọ́run fún gbogbo àwọn onígbàgbọ́ wípé bí a bá ń fẹ́ ìpamọ́, bí a bá ń fẹ́ ààbò, bí a bá fẹ́ dúró nínú ìjọba Ọlọ́run, ó ṣetán ó sì lágbára láti pa mọ́ títí di ọjọ́ ni. Ó ní nítorí náà ó sì lè gbà wọ́n là pẹ̀lú títí dé òpin. Ẹni tí ó bá tọ Ọlọ́run wá nípasẹ̀ rẹ̀, nítorí tí ó ń bẹ láàyè títí láé, lati ma bebe fun won a so fun wo pe Jesu lo wa gege bi olori alufa o wa lowo otun olorun o nbebe fun wa o wa lowo otun olorun o ngbadura fun wa eyi ni o fun wa ni idakoro ati idaniloju wo pe ohun ti a ti fi pamo si lowo o le pamo titi di ojo ikeyin ninu Timothy keji Epistle keji ti Timothy si Timothy ori kini ese keji la nitori idi eyi ni emi se njiya won yi pelu sugbon oju ko ti mi nitori emi mo eni ti emi gbagbo o si da mi loju pe ohun le pa ohun ti mo fi le lowo mo titi di ojo ni Paul apostle so fun awe pe oni inu ni bini popo awon ti o nfi o nse sin won po awon ti o dabi eni we pe won ko fe ki oni itesewaju ninu nkan ti olorun won po oni sugbon ohun jiya lai tiju ohun si ni dani loju we pe ohun ti ohun ti fi le lowo emi ohun ti ohun ti fi pamo si lowo o le pamo titi di ojo ni eyi ni idani loju ti a ni a si ni igbekele ninu olorun o ye ki o da wa loju we pe ki doju ti ni oro olorun ati ileri olorun je ki o da wa loju we pe olorun setan o ni ife o si ni agbara lati pa wa mo titi di ikehin o fe ki a ni igbala bi abasi ti ni igbala yo fe ki a pa igbala yi mo titi a o fi ri Jesu loju ko oju gege bi o ti nfe gege bi o si ti ni agbara o ti se ileri fun awe pe bi a ba nfe ipamo bi a ba fe duro ninu ijoba olorun ohun paapa setan lati mu wa duro titi di ojo ikehin bi a ba ri eni ti o je apeyinda bi a ba ri eni ti o ti sako lo bi a ba ri eni ti o wa ninu ijoba olorun tele tele sugbon nipa aikiyesara nitori aile mara duro nitori aigbadura to nitori aika oro olorun to nitori aigbekele ileri olorun to bi eni be bi o ba ti di apada seyin asako o ye ki o ye wa we pe ireti se wa nitori wipe oluso agutan o nwa agutan ti o sonu o je eni ti o ti ni igbala tele tele o je eni ti o ni alaafia olorun tele tele o je eni ti Jesu Kristi ti mu wa sinu agbo tele tele sugbon o ti sako lo o si n gbo oro iyanju yi o n gbo iwasu yi loni o ye ki o mo we pe olorun si tun pe o pada ninu Matthew ori kejidinlogun Matthew ori kejidinlogun lati ese ikejila eyin ti ro si bi okunrin kan ba ni 100 agutan bi okan ninu won ki yo bi okan nu ninu won ki yo fi 99 iyoko sile ki yo lo sori oke lo iwa eyi ti onu bi nje bi o ba si ri looto ni mo wi fun yin o yo nitori agutan na yi ju 99 iyoku lo ti konu gege be ni ki se ife baba yin ti nbe le orun ki okan ninu awon kekeke wonyi ki o segbe je ki o ye owe pe bi o ba je eni ti o ti sako lo oluso agutan olugbala wa Jesu Kristi o tun wa o nfe ki o pada wa sile o nfe ki o mo we pe o tun reti re we pe bi o ba ronu pada bi o ba kepe olorun we pe o n setan lati gba o sile gege bi omo onina kuna ti pada wa sile ni ronu pada ati ni igbagbo bi o ba wa olorun yo gba o je ki a wo Philippi ori keji Philippi ori keji lati ese ikejila nitori na eyin olufe mi gege bi eyin ti n gboran ni igba gbogbo ki se nigba ti mo wa lodo yin nikan sugbon paapa nisisiyi ti emi ko si e ma sise igbala yin yori pẹ̀lú ìbẹ̀rù àti ìwárìrì. Àwọn mìíràn wọ́n máa ń jẹ́ ẹni tó ń jáfara, àwọn mìíràn jẹ́ ẹni tí kò ka gbogbo ọ̀rọ̀ Ọlọ́run sí. Wọ́n máa ń sọ wípé bí àwọn ti ní ìgbàlà wípé kò tún ṣeéṣe fún wọn láti má ní ìgbàlà, wípé bí ẹnìkan bá ti di ọmọ Ọlọ́run, wípé ohunkóhun tí ìbá ṣe, ìbá bẹ̀rẹ̀ sí ní jà, ìbá bẹ̀rẹ̀ sí ní ṣépè, ìbá bẹ̀rẹ̀ sí ní lọ sínú panṣágà àti àgbèrè, ìbá padà lọ sínú ìbọ̀rìṣà, wípé níwọ̀n ìgbà tí àwọn ti di ọmọ Ọlọ́run, tí a ti kọ orúkọ wọn nínú ìwé ìyè lẹ́ẹ̀kan, wípé ohunkóhun tí wọ́n lè ṣe kò lè fà wọ́n kúrò nínú ìjọba Ọlọ́run.
1: Kí ẹ mọ̀ pé Ọlọ́run òun ni Ọlọ́run, a kò wà fún ara wa, àwa ni àgùntàn pápá rẹ̀. Nítorí náà ní ìrọ̀lẹ́ yìí, ẹ jẹ́ ká gbóhùn wá sórí, ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé wa. Ẹ jẹ́ á dúpẹ́ fún ohun tó ti ṣe fún ẹbí wa, ẹ jẹ́ á dúpẹ́ fún ohun tí ó ti ṣe fún ìjọ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ ká mọ rírì Olúwa, ẹ jẹ́ á dúpẹ́ fún gbogbo oore ọ̀fẹ́ rẹ̀ tí ó ti fi hàn fún wa, àti eléyìí tó jẹ́ pé à ń tẹ̀síwájú láti rí gbà. Ẹ jẹ́ ká mọ rírì Olúwa. Sò ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọkàn rẹ, ó wí pé ẹ lọ sí ẹnu ọ̀nà rẹ̀ tí ẹyin ti ọpẹ́, àti sí àgbàlá rẹ̀ tí ẹyin ti yìn. Ó ní ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ wá síwájú Ọlọ́run ní ìrọ̀lẹ́ yìí, kó sọ pé Olúwa, mo kàn fẹ́ dúpẹ́ lọ́wọ́ rẹ ni, mo fẹ́ yin orúkọ rẹ, torí pé ó yẹ ní ìyẹn. Torí pé o jẹ olóòótọ́, o sì dára sí mi. Ẹ̀yin ará, ẹ jẹ́ ká yin Olúwa, torí pé Olúwa dára, àánú rẹ̀ dúró láéláé, òtítọ́ rẹ̀ ó sì wà ní gbogbo ìran. Ta ló lè ṣe léyìí? Ọlọ́run Olódùmarè ni gbogbo ìran. Ó ti wà láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀, ó sì mọ gbogbo ìran wa tí a wà yìí. Ó mọ tó ń ṣẹlẹ̀ nínú rẹ̀. Ẹ jẹ́ ká mọ rírì rẹ̀, ẹ jẹ́ ká yin orúkọ rẹ̀. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Olórin Dáfídì wí pé ọ̀rọ̀ rẹ ni mo pamọ́ ní àyà mi, kí èmi kó má bàa ṣẹ̀ sí ọ. A ti wá láti gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run ní ìrọ̀lẹ́ yìí. Ẹ jẹ́ kí a gbàdúrà pé ọ̀rọ̀ Ọlọ́run yóò rí ààyè tó dára nínú ọkàn wa, yóò sì ṣèso. Ẹ jẹ́ ká yanu wa, ká gbàdúrà. Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó so èso rere nínú ayé mi. Bí mo ṣe wá ní ìrọ̀lẹ́ yìí láti gbà, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó so èso rere nínú ayé mi. Ǹjẹ́ ò ń bá Olúwa sọ̀rọ̀ bí? Sọ fún Olúwa pé Olúwa, tí mo wá síbí ní àṣálẹ̀ yìí, Olúwa yóò fún ọ ní oore ọ̀fẹ́. Kì í ṣe láti gbọ́ nìkan o, ṣùgbọ́n wà á jẹ́ olùṣe ọ̀rọ̀ náà, pé o kàn ní jẹ́ mo ti gbọ́ rárá o. Ọ̀rọ̀ náà yóò ní ipa kan pàtó nínú ayé rẹ. Oore ọ̀fẹ́ láti ṣe Ọlọ́run yóò fi fún ọ ní ayé rẹ. Mọ rírì Ọlọ́run bí o ṣe ń bèèrè lọ́wọ́ rẹ̀ fún oore ọ̀fẹ́. Rántí ohun gbogbo tí ó ti ṣe látẹ̀yìnwá nínú ayé rẹ, gbogbo wọn sọ múra tán láti ṣe jù bẹ́ẹ̀ lọ fún ọ. Wá sọ fún Olúwa pé mo fẹ́ sìn ọ́ sí, fún mi ní gbogbo oore ọ̀fẹ́ tí mo nílò, ràn mí lọ́wọ́, Olúwa yóò sì ràn ọ́ lọ́wọ́. Ìwọ sọ fún Olúwa ní àṣálẹ̀ yìí pé Olúwa, jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ní ipá tó ń ṣèso nínú ayé mi lásàálẹ̀ yìí. Mi ò ní wá síyìn kí n tún padà bí mo ṣe wá yẹ inú rẹ, kí o bá Olúwa sọ̀rọ̀. Òjì olótìtọ́ ó dára. Ẹ jẹ́ ká gbàdúrà gbogbo àwọn ará wa tó ń bọ̀ lójú ọ̀nà, kí Ọlọ́run kó mú wa débí láyọ̀ àti àlàáfíà. Gbogbo wa a ó sì jẹ́ alábùkún fún, a ò ní rí bákan náà mọ́, pé ọ̀rọ̀ Ọlọ́run dájúdájú yóò bá ẹ̀ní olúkúlùkù wa pàdé ní àṣálẹ̀ yìí. Ní orúkọ Jésù ni a gbàdúrà. N ò gbọ́ àmì yín o. Bàbá, a ti wá síwájú lẹ́ẹ̀kan sí ní ìrọ̀lẹ́ yìí, torí pa àmọ̀ ìpè ẹ wà níyìn. bi a ti wa siwaju yin lati gbadura a gbadura pe e o fara yin han wa ni oruko Jesu bi a tin siwe mo paya siwa ohun ti a ko me fi han wa awon kan ti o si ran wa lowo lati tesiwaju si lati mo riri ore yin nu aye yen fi han wa si oruko Jesu a fe dupe lowo yin to pa mo pe ti da wa lohun ni oruko Jesu ni a gbadura amen.

Father, dear, I pray for Jesus. Let come.

Amém. Aqui olúkúlukú wa káàbọ̀ sí ẹ̀kọ́ bíbélì ti ìrọ̀lẹ́ yìí ní orúkọ Jésù. Mi ò gbọ́ àmì wà. Bí a ṣe ń kí olúkúlukú wa káàbọ̀ ní ọ̀nà kan sí, a fẹ́ kí àwọn tó wá sáàrin wa fún ìgbà àkọ́kọ́ lálẹ́ yìí ní pàtó bóyá ó jẹ́ ẹni tó lè fàyè rẹ̀ fún Olúwa ní àkókò ìpàdé àwọn obìnrin. Tàbí pa pè ọ wá ní ìrọ̀lẹ́ yìí tàbí ó kàn sáàwù ẹ ó wọlé wá ẹ lè gbọ́wọ́ yín sókè tẹ bá wà ń bẹ́ ibikíbi tẹ bá jókòó sí a ti ń rí àwọn ọwọ́ tán gbé sókè torí náà ká lè bá dáyín mọ̀ kí a sì fi kíni olùsọ àgùntàn wa fún yín gbogbo yín la kí káàbọ̀ ní orúkọ Jésù. Alákòóso àgbà wa sọ fẹ́ kí n sọ fún yín pé inú wọn dùn pé wà ní ìní ìrọ̀lẹ́ yìí àti pé wọ́n fẹ́ kí ẹ tẹ̀síwájú láti máa wá pé ẹ lè máa rí èyí tó dára jù gbà gẹ́gẹ́ bí wọ́n ti ń fún wa ní ọ̀rọ̀ ọlọ́run asọ́nà wa wà lọ́dọ̀ yín wọn ó fún yín ní ìwé kan ẹ jọ̀wọ́ ẹ gba ìwé náà lọ́wọ́ wọn kí ẹ sì ṣe àkọsílẹ̀ àwọn tí ó wà níbẹ̀ ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká kọ́ ní lẹ́tà ńlá ká lè bá a rí kà dáadáa ẹ jẹ́ ká jókòó ẹ̀yin asọ́nà ẹ wo ibi tí wọ́n wà kẹ́ fún wọn ní ìwé ẹ jẹ́ ká tẹ́tí sí ìpàdé wa ọ̀sọ̀ọ̀sẹ̀ ní gbogbo ọjọ́ ajé ó jẹ́ ọjọ́ tí a máa ń kẹ́kọ̀ọ́ bíbélì ní ìjọ deeper life ó sì jẹ́ eléyìí tá à ń ṣe ń ṣiṣẹ́ ń tẹ̀lé bẹ́ẹ̀ ni alákòóso àgbà wa ló ń kọ́ wa ó sì máa ń bẹ̀rẹ̀ ní aago mẹ́fà ku ìṣẹ́jú 15 ní gbogbo ìjọ ẹlẹ́kùnjẹkùn àti ìjọ àdúgbò wa fún ìrọ̀lẹ́ yìí a wá papọ̀ àwọn ará láti ẹgbẹ́ ìjọsìn tí a sọ pé kan wá láti Oshodi, Gbàgádà, Sómolú àti Kétu ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àwọn ará sùúrù lérè ni yóò wá sí ẹ̀kọ́ bíbélì ọjọ́ Sunday tí ń bọ̀ pẹ̀lú àwọn Gbàgádà, Sómolú àti Kétu ní ọjọ́ ìkẹẹ̀dọ́gbọ̀n ẹ jọ̀wọ́ ẹ jẹ́ ká múra sílẹ̀ láti wá ọlá ọjọ́ 19 gbogbo àwọn adarí ọjọ́ ìṣẹ́gun wa ni a gbọ́dọ̀ mọ̀ yìí pé à ń bọ̀ wá sí Gbàgádà fún ìpàdé ọjọ́ ìṣẹ́gun wa gbogbo àwọn òṣìṣẹ́ ọjọ́ ìṣẹ́gun wọ́n gbọ́dọ̀ wà níbí aago 5 kọjá ìṣẹ́jú 15 ni ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí a fi ìfitónilétí yìí kó jẹ́ kárí kákó ní a fẹ́ kí gbogbo wa kí a kíyèsí ọjọ́bọ tó ń bọ̀ yìí ó jẹ́ ọjọ́

0: Àwọn wọ̀nyí máa ń sọ wípé
1: Jẹ́nẹ́sìsì orí ìkẹtàlélógún. Sára sì di ẹni ẹ̀tàdínláàádóje ọdún. Iye ọdún ayé Sára ni èyí. Sára sì kú ní Kijat Haba. Èyí náà ni Hebroni ní ilẹ̀ Kenani. Ábráhámù sì wá láti ṣọ̀fọ̀ Sára àti láti sọkún rẹ̀. Ábráhámù sì dìde kúrò níwájú òkú rẹ̀. Ó sì sọ fún àwọn ọmọ Heti wípé àlejò àti àtìpó ni èmi ṣe lọ́dọ̀ yín. Ẹ fún mi ní ilẹ̀ ìsìnkú láàrin yín kí èmi kí ó lè sin òkú mi kúrò ní iwájú mi. Àwọn ọmọ Heti sì dá Ábráhámù lóhùn.
0: Ìpàdé àwọn adarí yóò máa wáyé ní ọjọ́ 29 oṣù karùn-ún yìí. Bẹ́ẹ̀ ni ọjọ́ Sátidé àwọn ọ̀dọ́ yóò máa ṣe tiwọn. Bí a ṣe ń tẹ́tí sí gbogbo nǹkan wọ̀nyí, Olúwa yóò bùkún wa ní orúkọ Jésù. Mi ò gbọ́ àmì wa o. Ẹ jọ̀wọ́ jẹ́ ká dìde dúró bí a ó ṣe kọrin àjùmọ̀kọ wa. A ó máa kọrin láti inú ìwé orin wa, orin 244. Ìwé orin wa 244. Ohun gbogbo wà nù Jésù. Àwọn ọ̀rẹ́ tó yí mi ká ń fẹ́ mọ̀, wọ́n ń fẹ́. Ohun tọ́kàn mi ń fẹ́ nínú ẹ̀ṣẹ̀, ṣùgbọ́n mo mọ ibi tí a ti lè rí i. Nù Jésù nìkan láyọ̀ tòótọ́ wà. Fọ́pọ̀ ọdún, ọ̀pọ̀ ń rẹrù wúwo, omijú àti ìbànújẹ́ kiri. Ẹnìkan dúró láti ṣèrànwọ́ bí wọ́n bá ronú pìwàdà ẹ̀ṣẹ̀. Kò sókọ mìíràn tó ń fúnni láyọ̀. Kò sẹ́lòmíì tó lè mẹ́sẹ̀ kúrò. Jésù mọ gbogbo ìrora ọkàn wa tó pèsè ohun gbogbo tí a ń fẹ́. Jésù ló ń gbogbo tí ayé ń fẹ́. Torí òkùnkùn ẹ̀ṣẹ̀ bo ọ̀nà wọn láti sí ìbòjú kúrò lójú wọn. Bí wọ́n bá wo Jésù, ìmọ́lẹ̀ yóò dé. Ohun gbogbo wà nù Jésù. Ìtẹ́lọ́rùn àti ayọ̀ asán láyé láìsí rẹ̀. Nù Jésù ló ń gbogbo wà.

lónìí a ó tẹ̀síwájú nu bíbélì kíkà wa ṣùgbọ́n kí a tó kà á ẹ jẹ́ kí a ní àkókò kúkúrú láti gbàdúrà bàbá à ń béèrè wípé ẹ ó sì wá lójú ti ìmòye bí a ṣe ń kà nínú ọ̀rọ̀ yín lónìí a béèrè wípé àwọn ẹsẹ èyí tí ó sọ nípa ìṣòro wa àti ìpèníjà wa nípa tẹ̀mí nípa tara àti ní ti ohun ìní ẹ ó tẹ̀ wọ́n mọ́ wa lọ́kàn ẹ wà pẹ̀lú wa ẹ fún wa ní òye ẹ tọ́ wa sọ́nà ẹ kọ́ wa bí a ṣe ń kà á papọ̀ báyìí ní orúkọ jésù ni mo gbàdúrà a ó tẹ̀síwájú nà kíkà ìwé kejì àwọn ọba orí ìkarùn-ún 5 orí ìkarùn-ún 5 ǹjẹ́ Naamani olórí ogun ọba Syria jẹ́ ènìyàn ńlá níwájú olúwa rẹ̀ àti ọlọ́lá nítorí nípa rẹ̀ ni olúwa ti fi ìṣẹ́gun fún Syria ara akọ ni ọkùnrin ṣùgbọ́n wọ́n sì ti mú ọmọbìnrin kékeré kan ní ìgbèkùn láti ilẹ̀ Israẹli wá òun sì dúró níwájú obìnrin Naamani òun sì wí fún ìyá rẹ̀ pé olúwa mi ìbá wà níwájú wòlíì tí ń bẹ ní Samaria nítòótọ́ ohun ìbáwò sàn kúrò nínú ẹ̀tẹ̀ rẹ̀ òun sì wọlé ó sì sọ fún olúwa rẹ̀ pé báyìí ni ọmọdébìnrin tí ó tilẹ̀ Israẹli wá wí ọba Syria sì wí pé wáná lọ èmi ó sì fi ìwé ránṣẹ́ sí ọba Israẹli òun sì jáde lọ ó sì mú tálẹ́ǹtì fàdákà mẹ́wàá lọ́wọ́ àti ẹgbẹ̀ẹ́ta ìwọ̀n wúrà àti ìpààrọ̀ aṣọ mẹ́wàá òun sì mú ìwé náà tọ ọba Israẹli wá wípé ǹjẹ́ nísinsìnyí nígbà tí ìwé yìí bá dé ọ̀dọ̀ rẹ kí èsì èmi rán Naamani ìránṣẹ́ mi sí ọ kí ìwọ kí o lè wò ó sàn kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀ ó sì ṣe nígbà tí ọba Israẹli ka ìwé náà tán ó sì fa aṣọ rẹ̀ ya ó sì wí pé èmi ayé ṣe ọlọ́run láti pa àti láti sọ di ààyè tí eléyìí fi ránṣẹ́ sí mi láti ṣe àwòtán ènìyàn kan kúrò nínú ẹ̀tẹ́ rẹ̀ nítorí náà ẹrù wò mí bẹ̀yìn kí ẹ sì wò ó bí òun ti wá mi ní ìjà ó sì ṣe nígbà tí èlísà ènìyàn ọlọ́run gbọ́ pé ọba Israẹli fa aṣọ rẹ̀ ya ó sì ránṣẹ́ sí ọba wípé èyí ṣe tí ìwọ fi fa aṣọ rẹ̀ ya jẹ́ kí ó tọ̀ mí wá nísinsìnyí òun ó sì mọ̀ pé wòlíì kan bẹ ní Israẹli bẹ́ẹ̀ ni Naamani dé pẹ̀lú àwọn ẹ̀sìn rẹ̀ àti pẹ̀lú kẹ̀kẹ́ rẹ̀ ó sì dúró ní ẹnu ọ̀nà ilé Elisha Elisha sì rán ìránṣẹ́ kan sí i wípé lọ kí o sì wẹ̀ ní Jọ́dánì nígbà méje ẹran ara rẹ yóò sì tún bọ̀ sípò fún ọ ìwọ ó sì mọ̀ ọ́ ṣùgbọ́n Naamani bínú ó sì padà lọ ó sì wí pé kíyèsí mo rò ó nínú mi pé dájúdájú òun ó jáde tọ̀ mí wá yóò sì dúró yóò sì ké pe orúkọ Olúwa Ọlọ́run rẹ̀ yóò sì fi ọwọ́ rẹ̀ pa ibẹ̀ náà yóò sì ṣe àwò. Damascus kò wá dára ju gbogbo àwọn omi Israẹli rẹ̀ sì súnmọ́ wọ́n sì bá a sọ̀rọ̀ wọ́n sì wí pé bàbá mi wòlíì bá wí fún ọ pé kí o so òun ńlá kan ìwọ kì bá ti ṣe é bí mélòó mélòó nígbà tí ó wí fún ọ pé wẹ̀ kí o sì mọ́ nígbà náà ni ó sọ̀kalẹ̀ ó sì ti ara rẹ̀ bọ inú Jọ́dánì nígbà méje gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ènìyàn Ọlọ́run ẹran ara rẹ̀ sì tún padà bọ̀ gẹ́gẹ́ bí ẹran ara ọmọ kékeré òun sì mọ́ ó sì padà to ènìyàn Ọlọ́run náà lọ òun àti gbogbo ẹgbẹ́ rẹ̀ wọ́n sì wá wọ́n dúró níwájú rẹ̀ òun sì wí pé wò ó nísinsìnyí ni mo mọ̀ tó mọ̀ pé kò sí Ọlọ́run ní gbogbo ayé bí kò sí ní Israẹli ǹjẹ́ nísinsìnyí èmi bí ọ gba ẹ̀bùn lọ́wọ́ ìránṣẹ́ rẹ ṣùgbọ́n òun wí pé bí Olúwa ti ń bẹ níwájú ẹni tí èmi dúró èmi kì yóò gba nǹkan ó sì rọ̀ ọ́ kò sì gbà ṣùgbọ́n òun kọ̀ Naamani sì wí pé ǹjẹ́ èmi bí ọ a kì yóò fi èrùpẹ̀ ẹrù ìbáka méjì fún ìránṣẹ́ rẹ nítorí láti òní lọ ìránṣẹ́ rẹ kì yóò rúbọ sísun bẹ́ẹ̀ ni kì yóò rúbọ sí àwọn ọlọ́run mìíràn bí kò ṣe Olúwa nínú nǹkan yìí ni kí Olúwa kí ó dáríji ìránṣẹ́ rẹ nígbà tí Olúwa mi bá lọ sí ilé Rimoni láti foríbalẹ̀ níbẹ̀ tí òun bá sì fi ara rẹ̀ ti ọwọ́ mi tí èmi ti ara mi ba ní ilé Rimoni nígbà tí mo bá ti ara mi ba ní ilé Rimoni kí Olúwa kí ó dáríji ìránṣẹ́ rẹ nínú nǹkan yìí òun sì wí fún un pé máa lọ ní àlàáfíà bẹ́ẹ̀ ni ó sì jáde lọ
jina die ku lodo re. Sugbon Gehazi. Iranse Elise ni Olorun na wipe kesi. Oluwa ti Oluwa mi ti da Namani ara Syria yi si. Ni ti ko gba nkan ti o mu wa lowo re sugbon bi Oluwa ti nbe emi o sare ba emi o si gba nkan lowo re. Be ni Gehazi le pa Namani. Nigba ti Namani si ri ti n sare bo leyin ohun o sokale ku ninu keke lati pade re. O si wi pe alaafia ko o si wi pe alaafia ni Oluwa mi ran mi wi pe kesi nisisin ni odomokunrin meji ninu awon omo woli ti oke Efraimu wa odo mi emi bi o fun won ni talenti fadaka kan ati iparo aso meji Namani si wi pe fi ara bale gba talenti meji o si ro o si di talenti fadaka meji sinu apo meji pelu iparo aso meji o si gbe won ru omo odo re meji won si ru won ni waju re nigba ti o si de bi ile iso o gba won lowo won o si to won sinu ile o si jowo awon okunrin na lowo lo won si jade lo sugbon ohun wo inu ile lo o si duro ni waju oluwa re Elisa si wi fun pe Gehazi nibo ni iwo ti nbo o si wi pe iranse re ko lo ebi kibi o si wi fun pe okan mi ko wa ba olo nigba ti okunrin na fi pada ko nu keke re lati pade re iya ise akoko lati gba fadaka ati lati gba aso ati ogba olifi ati ogba ajara ati agutan ati malu ati iranse kunrin ati iranse birin nitori na ete Namani yo le mo ati iru omo re titi lai o si jade ko ni waju re ni adete ti o funfun bi ojo didi ori kefa 6 ori kefa awon omo awon woli wi fun Elisa pe sawo na ibi ti awa gbe njoko ni waju re o haju fun wa je ki awa ki olu awa bi o si Jordani ki olukuruku wa ki o mu iti igi kookan wa si je ki awa ki o se ibi kan ti awa ma gbe o si dan wi pe e ma lo enikan si wi pe ki o wo emi bi o lati ba awon iranse re lo o si dan pe emi o lo be ni o ba won lo nigba ti won si de Jordani won ge igi o si se bi enikan ti n ge iti igi a ke yo sinu omi o si kigbe o si wi pe ye Oluwa mi atoro re ni iyan Olorun si wi pe nibo ni o bo si o si fi ibe han o si ge igi kan o si so sinu re irin na si lefo nito na ni o wi pe mo o si na owo re o si mu nigba na ni oba Syria nba Israel jagun o si ba awon iranse re gbero wi pe ni ibi bayi bayi ni ibuba mi yo gbe wa iyan Olorun si ranse si oba Israel wi pe ki sara o ki iwo ki o ma se koja si ibi bayi nitori nibe ni awon ara Syria ba si oba Israel si ranse si ibe na ti eni Olorun ti so fun ki o si ti kilo fun o si gba ara re nibe ki se nigba kan tabi ni igba meji nito na ni okan oba Syria baje girigidi nitori nkan yi o si pe awon iranse re o si wi fun won pe eyin ki wa fi han mi tani ninu wa ti o nse ti oba Israel okan ninu awon iranse re si wi pe ko si enikan Oluwa mi oba bi ko se Elisha woli ti nbe ni Israel ni nso fun oba Israel gbogbo oro ti iwo nso ninu iyewu re o si wi pe e lo wo ibi ti o ngbe wa ki emi ki o le ranse lo mo wa a si so fun wi pe wo o wa ni Dotani nitori na ni o se ran awon esin ati keke ati ogun la sibe won si de ni oru won si yi ilu na ka nigba ti iranse ni Olorun na si dide ni kutukutu ti o si jade lo wo ogun yi ilu na ka ati esin ati keke iranse re si wi fun pe ye baba mi awa o ti se o si dan wi pe ma beru nitori awon ti o wa pelu waju awon ti o wa pelu won lo Elisa si gbadura o si wi pe Oluwa emi bi o la ni oju ki o le riran Oluwa si la oju odo mokunrin na o si riran si wo oke na kun fun esin ati keke na ye Elisa ka nigba ti won si sokale to wa Elisa gbadura si Oluwa
o si pe emi bi o bu ifojulu awon eyan yi o si bu ifojulu won gege bi oro elisha elisha si wi fun won pe eyi ki si ona be ni eyi ki se ilu na e ma to mi leyin emi o si mu yin wa odo okunrin ti eyin wa o sise amona won lo si samaria o sise ngba ti won si de samaria ni elisha wi pe oluwa la oju awon eyan won yi ki won ki o le riran oluwa si la oju won won si riran si kiesi won be ni arin samaria oba israeli si wi fun elisha nigba ti ori won pe baba mi ki emi ki o ma pa won bi ki emi ki o ma pa won bi oun si dan wi pe iwo ko gbodo pa won iwo je pa awon ti iwo fi da re ati orun re ko ni igbekun bi onje ati omi kale ni waju won ki won ki o je ki won ki o si mu ki won ki o si to oluwa won lo oun si pese opolopo onje fun won nigba ti won si ti je ti won si ti mu tan o ran won lo won si to oluwa won lo be ni egbe ogun siria ko tun wa si ile israeli mo o si se leyin eyi ni ben hadad oba siria ko gbogbo ogun re jo won si goke won si do ti samaria iyan nla kan si mu ni samaria si kiesi won do ti fadaka ati idamerin osun won kabu imi eyele ni won fadaka marun o si se ti oba israeli n koja lo lori obin obirin kan sun ko to wa wi pe gba mi oluwa mi oba oun si pe bi oluwa ko ba gba o

0: ó dúró ní ọrùn rẹ̀ ní òní, ṣùgbọ́n Elisa jókòó nínú ilé rẹ̀ àti àwọn àgbààgbà jókòó pẹ̀lú rẹ̀. Ọba sì ran ọkùnrin kan ṣáájú rẹ̀ lọ, ṣùgbọ́n kí ìránṣẹ́ náà kí ó tó dé ọ̀dọ̀ rẹ̀, òun wí fún àwọn àgbààgbà pé ẹ wò ó bí ọmọ apànìyàn yìí ti ránṣẹ́ láti mú orí mi kúrò. Ẹ wò ó nígbà tí ìránṣẹ́ náà bá dé, ẹ ti ilẹ̀kùn kí ẹ sì dì í mú ṣinṣin ní ẹnu ọ̀nà, irú ẹsẹ̀ olúwa rẹ̀ kó a wà lẹ́yìn rẹ̀. Bí òun ti ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́ kíyèsí, ìránṣẹ́ náà sọ̀kalẹ̀ tọ́ wá, òun sì wí pé wò ó láti ọwọ́ olúwa ni ibi yìí ti wá, kí ni èmi ò wá dúró de olúwa mọ́ sí. O ṣẹ̀ṣẹ̀ tẹ́tí sí bẹ́ẹ̀lì kíkà, a sì nílò láti mú ohun tí a ti kọ́ lọ sọ́dọ̀ olúwa nú àdúrà. Ẹ dìde lórí ẹsẹ̀ yín, ẹ bá olúwa sọ̀rọ̀ nú àdúrà, ẹ ti rí àṣẹ, ìkìlọ̀ àti àpẹẹrẹ àti ìtọ́ni láti gbọ́ràn sí, ìlérí láti jẹ́wọ́, gbàdúrà fún orí ọ̀fẹ́ pé ìwọ ó ṣe gẹ́gẹ́ bó o ṣe kọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ní orúkọ Jésù ni a gbàdúrà.
1: Bàbá, àmọ̀rírì yín, a dúpẹ́ lọ́wọ́ yín fún oore yín. A gbàdúrà ìpon tí a mú wá fún yín, ẹ ó gbà á lọ́wọ́ wa ní orúkọ Jésù. Kí ẹ sì bùkún iṣẹ́ ọwọ́ wa. A dúpẹ́ pé ẹ ti dá wa lóhùn. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Àmín. Ẹ jẹ́ ká fi sínú àpò tí àwọn asọ́nà ń gbé káàkiri.

0: preaching without stopping. Satan will like to make you see.
1: We wasu lai dawo duro. Satani yo fe da o duro. Awujo yo fe da o duro. Awon nkan to wa layika re, awon nkan to nro nipa re, awon nkan to ndoju ko e yo fe da o duro. Sugbon bo se ngbadura laisinmi ti o nwa asu laisinmi ti o nko ni ni oro na laisinmi bi ino ni bi ni ti o dawo duro ti le wa opolopo enu dibi ni yo je nipa oro enu opo yo je nipa ibenu atelu ni opo yo je nipa ilu ni ati kama kama finish esin imi yo je nipa oro enu lasan ba wa wi pe kini ti mo fi nwa asu kini ti mo fi la ile ikoja le kan si kini ti mo wa fe ma tesi wa lati ma gbe jesu soke lati ma wa asu jesu lati ma wa asu igbala ki ma to awon eyan lo ki ma ran won lowo lati ma so fun ipo na igbala ohun ko nti inu ni bi ni akoko inu ni bi ni ti o nwa lati ha gbogbo o lati loye wi pe eni ti o ba gbe igbe aye wa bi olorun yo dojuko inu ni bi ni nitori eleyi ifare ni jin re ati iyare ni soto re oni wi pe wa ma wa su lai sinmi bi inu ni bi ni ti ko dawo duro ti le wa anlo lati taji pe ipe ti a ni a o wa fi ara wa le oluwa lowo a o yara wa soto fun gbogbo ti oluwa ti pe wa lati se ninu ase nla na pe nipase ori ofe olorun a o le wi pe mi o jawo duro mi o pounder ohun kan to wu ko sele ohun kan to wu ko de n o dekun ati ma wa su bo le pe ri ni bi ni ti o dawo duro o wa o le so pe oni rere to ba ma lo ninu ona ti olorun so pe ki o ma lo tori na to ba nihin rere ti o ba nihin rere o gbodo lo ti o ba fe duro gbin o gbodo ni agbekale na ti o ba si tin duro nu agbekale oro olorun agbekale ife olorun agbekale bi awon eyan yo se ma gbe igbe aye won ngba tan ba di atun bi wa duro nitori pe oni agbe kale na wa duro tori po npa agbe kale na mo wa duro tori po ngbe fun agbe kale na wa duro tori pe o farajin o yara re soto o si fi ara re ohun gbogbo rubo fun Kristi lati pa agbe kale na mo oro ti a pe ni duro oni ibere agbekale agbekale o le ko agbekale titi digba to ba ko oro na duro si a o ba duro diduro re pelu diduro re ni gbogbo ma ko ri kerin ni ogun lati ese ikedogun o wi pe o si fun wa pe e lo si gbogbo aye ki e si ma wa si rere fun gbogbo eda ohun ti Kristi to wi ni eleyi nigba ti o ba lo wa lo pelu ihin rere wa lo pelu iroyin ayo na wa lo wa wa si ihin rere fun gbogbo eda tan wa nibi to le opo awon eda wonyi won wa nibi to pe ko gbadumo opolopo awon eda wonyi won wa nibi to pe a fi aye gba esin awon miran wa nibi tan so pe ti o ba lo sibe se wa lo sibe je ki Jesu ko wi pe boya ariwa ni o boya gusu ni o boya ila orun boya iwo orun lo wa sire fun gbogbo eda o so fun ani ese ikerin logun wi pe eni ti o ba gbagbo ti a si baptisi re yo la sugbon eni ti ko ba gbagbo yo jebi awon kan wa ti o le wa si fun te pe won agbagbo eleyi ki se idajo ti wa eleyi wa ni owo olorun eleyi wa ni owo awon eyan na a le so wi pe mo lo gbogbo won gba mi ko si wahala nibe ohun ti oluwa fe ohun ti oluwa ti pe o lati se iwo sa se awon ta so wi pe awon ri iran sugbon won ko lo àwọn kan sọ wípé ọlọ́run bá wọn sọ̀rọ̀ ṣùgbọ́n wọn kò lọ. Wọ́n rò pé ọlọ́run lè sọ fún wípé ẹlẹ́sẹ̀ kan wà nbẹ̀ yẹn o, lọ síbẹ̀ ẹlẹ́sẹ̀ kan wà nbẹ̀ yẹn o. Ìpè Macedonia wá lọ síbẹ̀ kó lọ wàásù rere. Ìwàásù tó ga jùlọ tí òun lè fi fún ọ ní eléyìí nígbà tí ó bá lọ, torí pé a ní ìwàásù rere, a lọ torí pé a fẹ́ wàásù rere, a lọ nítorí pé a ti farajìn fún wíwàásù rere. Tí o bá lọ, o sì gbọ́dọ̀ lọ nítorí pé o ní ìwàásù rere, o ní rere, wàá kéde rere. Bẹ́ẹ̀ ni wàá sì jẹ́ kí rere kó wọlé sínú ọkàn àwọn ènìyàn pẹ̀lú rere. Nígbà mìíràn, gbọ́, ó lè fún ọ ní agbára sí ju ìwàásù Kristi lọ. O nílò tú ẹ̀jẹ̀ jáde ní ọ̀nà tí ó lòdì, torí pé o wá fi iyebíye tí ó ga jù sí ọ̀rọ̀ Ọlọ́run lórí ìròyìn tó ń gbọ́ lọ. O gbọ́ láti ọ̀run, ṣùgbọ́n tí o bá gbọ́ láti ọ̀run, wàá dúró, ẹsẹ̀ rẹ yóò lókun, ọkàn rẹ yóò lókun. Bẹ́ẹ̀ ni ohun gbogbo tó ń ronú pa rẹ̀, èrò ọkàn rẹ yóò lókun. Wàá wá ní àgbékalẹ̀ ìhìnrere bó o ṣe ń gbọ́ràn sí Ọlọ́run. Kìí ṣe ènìyàn o tó ń gbọ́ràn sí lẹ́nu, kìí ṣe àwọn onínú ibi ni o tó ń gbọ́ràn sí lẹ́nu, kìí ṣe àwọn ènìyàn tó yẹ pé wọ́n dúnkokò mú ọ. Tó o bá ń gbọ́ràn, kìí ṣe àwọn gbọ́ràn sí àwọn èèyàn ní ọjà, ní àdúgbò, ní òpópónà, tí wọ́n fẹ́ dáhùn gbogbo dúró nú ayé rẹ tó ní ṣe pẹ̀lú ìrere. Ṣùgbọ́n tó o bá ń tẹ̀síwájú láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu, tó ń gbọ́ràn sí, yóò wá máa fún ọ ní agbára ẹ̀mí mọ́ sí ní orúkọ Jésù. Àmì Olúwa yóò kún ayé rẹ, Olúwa yóò kún ayé rẹ pẹ̀lú agbára àti ìfòròyìn ẹ̀mí mímọ́ ní orúkọ Jésù. Ẹ jẹ́ àdìde dúró báyìí, kábọ̀ Olúwa sọ̀rọ̀ nú àdúrà, kí a sọ pé Olúwa, ohun tí ó tóbi nínú ọ̀rọ̀ rẹ, a sì ń gbàdúrà pé kẹ fún wa ní agbára, ìfàmìróyàn, ipá àti agbára, àti ìwọlé àti agbára ẹ̀mí mọ́nú ayé wa. Kí ló ti kẹ́kọ̀ọ́ nù rẹ̀ lónìí? Yẹ inú rẹ kó bá Olúwa sọ̀rọ̀ báyìí nú àdúrà, kó sọ pé Olúwa, èmi nìyí, Olúwa, àwọn agbára wọ̀nyí fi sínú ayé mi. Gbàdúrà ìpò gbogbo tó ti gbọ́, òun yóò yí padà láti inú gbígbọ́ sínú ìgbésẹ̀, pé wàá lọ láti inú gbígbọ́ sínú ṣíṣe wíwàásù láì sinmi. Ohunkóhun tó bá lè jẹ́ inú níbí ni náà, wíwàásù láì sinmi. Ya inú rẹ kó gbàdúrà, tẹ̀síwájú náà, ìwàásù rere, wàásù rere. Bí wàhálà bó tilẹ̀ wà tí inú níbí ni wà tí ò dáwọ́ dúró, kí nìdí tó fi wà láàyè lẹ́yìn ìgbàlà rẹ? Ọlọ́run fẹ́ kí o mú ète ìdí tí o fi wà láàyè síbẹ̀ sẹ, tẹ̀síwájú ní ìwàásù rere, wàásù rere. Bí inú ni bí ni tí kò dáwọ́ dúró tilẹ̀ wà, má se dáwọ́ dúró, má se ní ìjákulẹ̀ ọkàn. Sátani lè fẹ́ pa ọ́ lẹ́nu mọ́, tẹ̀síwájú láti máa wàásù. O gbọ́dọ̀ dáwọ́ dúró. Ó dàbí ẹni pé a fẹ́ dí ọ lọ́wọ́, tẹ̀síwájú láti wàásù.

àwọn ìjọ àkọ́kọ́ wọ́n dáhùn sí inú níbí ni nípa wíwàásù rere sí i wọ́n wàásù sí i wọ́n gbàdúrà sí i ìwọ náà lè ṣe lónìí èmi náà lè ṣe lónìí gbàdúrà gbàdúrà rìí pẹ̀lú gbogbo ọkàn rẹ lọ kí o sì lọ bá ẹlẹ́sẹ̀ sọ̀rọ̀ mọ rírì ohun ọlọ́run má kó àkọlé kan rẹ lé ohun ayé gbọ́ láti ọ̀run ju bí o ṣe ń gbọ́ látọ̀dọ̀ àwọn akọ̀ròyìn lọ gbọ́ látọ̀run ju bí o ti ń gbọ́ láti ẹ̀nu àwọn oníròyìn yọ gbọ́ látọ̀run gẹ́gẹ́ ju bí o ti ń gbọ́ láti orí ẹ̀rọ ayélujára lọ gbọ́ láti ọ̀run ju bí o ṣe ń gbọ́ látọ̀dọ̀ ènìyàn lọ gbọ́ràn sí ọlọ́run lẹ́nu tẹ̀síwájú láti máa gbọ́ràn sí àṣẹ ọlọ́run ju gbogbo ohun ènìyàn lọ bí o ṣe ń lọ olúwa yóò lọ pẹ̀lú rẹ jẹ́ àgbàdúrà papọ̀ bàbá wa ní ọ̀run a dúpẹ́ lọ́wọ́ yín fún ọ̀rọ̀ yín tí a ti gbọ́ ọ̀rọ̀ yín fún wa ní orí ọ̀fẹ́ láti gbọ́ràn láti tẹ̀síwájú láti máa wàásù bí inú níbi tí ò dáwọ́ dúró tilẹ̀ wà olúwa ẹ ràn wá lọ́wọ́ láti máa wàásù rere bólúẹ̀ kó le tó kí àwọn ẹlẹ́sẹ̀ rí olúwa jẹ́ á máa tẹ̀síwájú láti wàásù rere láì dáwọ́ dúró bí inú níbi ṣe ń pọ̀ sí olúwa ràn wá lọ́wọ́ ká lè máa wàásù sí i pẹ̀lú gbogbo agbára fún wa ní orí ọ̀fẹ́ láti ṣe ju ohun gbogbo tá a ti ṣe tẹ́lẹ̀ lọ ní orúkọ jésù ní agbàdúrà ó bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà.

mo sì ń gbà ládùúrà wípé bá a ti ń kẹ́kọ̀ọ́ ọlọ́run yóò ìmúlọ́kàn le láti gbé irú ìgbé ayé ohun tá à ń kẹ́kọ̀ọ́ lé lórí lórúkọ Jésù. Kí Olúwa kí ó bùkún iṣẹ́ ìránṣẹ́ àti iṣẹ́ tó ń bẹ lọ́wọ́ rẹ pé nípasẹ̀ rẹ nípasẹ̀ wa lápapọ̀ ọ̀kẹ́ àìmọye yóò tẹ̀síwájú àti máa wá láti wá mọ Olúwa gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà wọn. Àmì bàbá a dúpẹ́ lọ́wọ́ yín fún ẹ̀kọ́ bíbélì wa tálẹ́ yìí. A dúpẹ́ fún ìfihàn ọ̀rọ̀ yín ná àti ṣe ìlérí pé a ó rí gbà lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé ọ̀rọ̀ tá à ń gbà yóò sọ wá jí, yóò mú ká jáde lọ ní ìgbọràn sí ìpè àti àṣẹ èyí tí ẹ ti gbélé orí ayé ẹnìkọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A ó kẹ́kọ̀ọ́, a ó gbé, a ó mú àwọn ẹlòmíì lọ́kàn le kí ohun tẹ́ ẹ ti sọ wá dà, ẹ ó sọ àwọn náà dà bẹ́ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín Olúwa fún ìdáhùn ní orúkọ Jésù ní agbàdúrà. Kí Olúwa kí ó bùkún yín, ẹ lè jókòó. A wá sínú ẹ̀kọ́ àkànṣe lálẹ́ yìí, ó wà nínú ìwé Matthew orí kẹtàlá. Dájúdájú a ti kọ́ nípa àwọn òwe, eléyìí ni òwe tí ó kẹ́yìn nínú Matthew orí kẹtàlá láti ẹsẹ̀ 45 ẹsẹ̀ 45 Matthew 13:45 àti pẹ̀lú ìjọba ọ̀run sì dàbí ọkùnrin ṣòwò kan tí ń wá píálì tí ó dára. Nígbà tí ó rí píálì olówó iyebíye kan, ó lọ ó sì ta gbogbo nǹkan tí ó ní, ó sì rà á. Jésù Kristi Olúwa, ó ti ń bá wa sọ nípa ìjọba ti ọ̀run. Dájúdájú síwájú rẹ̀ aṣíwájú ẹ̀ Jòhánù Bámtísí onítẹ̀bọmi, Jòhánì ẹni tó ń rin ní bọmi, ó ti sọ nípa ìjọba. Bí ìjọba náà ti súnmọ́ tòsí tó, ó wá wípé ìjọba Ọlọ́run, ìjọba ọ̀run, ó ní ó kù sí dẹ̀dẹ̀. Ó wá ń fẹ́ kí àwọn olùgbọ́ rẹ̀ kí wọ́n dáhùn sí wíwá ìjọba náà. Nítorí náà ó wá wípé ẹ ronúpìwàdà kí ẹ bá lè wọ ìjọba ti Ọlọ́run. Jésù Kristi pẹ̀lú nígbà tí ó dé, ó ń wàásù ìrònúpìwàdà. Ó wípé ẹ ronúpìwàdà, ẹ gba ìkìnrere gbọ́ kí ẹ bá lè wọ ìjọba náà. Ó tún wá wípé bí kò ṣe pé a bá tún ènìyàn bí, ká sọ ká bí ní tuntun ká bí òun kò ìjọba Ọlọ́run. Ìjọba Ọlọ́run àti ìjọba ọ̀run. Dájúdájú Matthew nínú bó ṣe ń kọ ìwé ìkìnrere rẹ̀, ó kọ lọ́pọ̀lọpọ̀ nípa ìjọba ọ̀run, ṣùgbọ́n síbẹ̀ kò kàn sọ nípa ìjọba, ó ń sọ nípa ìjọba ti Ọlọ́run. Matthew orí kẹfà a sọ fún wa wípé kí a tètè máa wá ìjọba Ọlọ́run ná àti òdodo rẹ̀. Ó wá sọ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí ni a ó sì fi kún fún yín níhìn yìí. Jésù ó wá sọ nípa ìjọba náà, ó wá sọ wípé ìjọba ọ̀run. Ó ló dàbí ọkùnrin oníṣòwò kan tí ń wá píálì tí ó dára. Nígbà tí ó rí píálì olówó iyebíye kan, nígbà tó ṣàwárí ìkan lóko, ó wá lọ ta ohun gbogbo tí ó ní, nítorí wípé ìjọba yẹn ó ṣe pàtàkì. Nítorí pé wíwọ ìjọba náà ó jẹ́ ohun tó pọn dandan, ó jẹ́ kò ṣe é má ní, ó dẹ̀ jẹ́ ohun tí ó ga jù tí ènìyàn lè ṣe lórí ilẹ̀ ayé níhìn.
ninu awon ese meji ta ti ka yi a nwo iyare ni soto patapata fun piali ti ijoba orun ti o se koko piali isura ye biye awon nkan to se pataki awon nkan to je ko se mani iwe irinna lati di orun ki a wa fi se koko yen ni pe ko bi se koko to be ge debi wi pe wa ta ohun gbogbo yo to ba ni to ba n fagagbaga tabi to ba fe gba ipo ijobo olohun lowo re wa ko won sile wa ju won sile wa yi pada ko ninu won gege bi igba ti o se ma ta won danu ki o ba le ni ki o ba le ra ki o ba le gba ijoba orun yi Oluwa so fun wa wi pe ijoba orun ko le se ko ni rorun lati wole nipase awon alafara awon ti won bikita awon ti won ronu ti won ro wi pe awon le gba ore ofe Olorun pelu owo yepere rara o so wi pe ijoba orun o dabi okun onisowo kan tin wa piali ti o dara nigba to ri o gba o wa ta gbogbo nkan to ni o nso nipa iyare ni soto patapata fun piali ti ijoba orun ti o se koko tabi isura to se koko a fe wo eleyi labe koko meta akoko imo pipe afiwe awon iranse ti aye ati ti ijoba olorun ikeji afokansi ti o ni itara ti awon ti n wa ijoba orun iketa gbigba ohun ti o dara ro ti awon eniyan mi mo lododo ti ijoba naa e ti a pada sinu koko kini ohun ni imo pipe afiwe awon iranse ti aye ati ti ijoba olorun o ye ka se afiwe wi pe ijoba ti aye be ni ijoba ti orun o wa nitori na bi a tin wo awon eniyan ninu awon ijoba mejeji e o ri iru itara iru ilepa iru ifayaran ati iru iforiti ti awon eniyan nu aye ti won ni ninu wiwa ijoba ti aye nitori so wi pe bi awon eyan nu aye to ba sese fun won ton ba le ma lepa ton ma fi tokan tokan wa awon nkan ti aye bi eyi awon nkan to nse gbe melo melo ni ta ba roni nipo ohun aye raye o ni nipekun piality ijoba olorun imo pipe afiwe awon iranse ti aye ati ti ijoba orun o so fun wa Matthew ori ketala ese karundinlaadota 13:45 o so pe ati pelu nitori pe o tin so nipa ohun kankan tete nipa ijoba orun o wa so pe ati pelu ijoba orun si dabi okunrin onisowo kan tin wa pali ti o dara awon eyan nu aye won wa isura on to dabi olokowo tabi onisowo tabi eni to nta to ra won ma npo kaka le lori won fe idiniyan ti won fi nwa won pinu re idiniyan to fi dawo duro won saapon lori wiwa idiniyan to fi ntesi waju to ntesi waju titi won fi ni ohun to nbere ohun to nfe ohun ni pe ohun to ba ye fun won lati se lati gbo ohun ti won wa yi won se nitori na won wa labe isakoso ara ti eni nitori na ki won ba le gba piali ti ijoba aye yi ti won wa oluwa wa wi pe bi awon eniyan ton ba wa isura ti aye ton ba ni iru ife okan be iru ipinu be iru apon be iru itara be ati ru ifayaran be
ati iru diduro sese be o wa ni melo melo ni awa ti a mo nipa ti ijoba orun ta nwa ta nsaferi ijoba ti orun yi eleyi ni afiwe ti o n ton mole fun wa o wa so fun wa ninu luku ori kerin din ni ogun 16 luku 16:8 oluwa si yin alaiso to iriju na nitori ti o fi ogbon se ninu gbigbero nipa awon nkan ti won wa ninu aye won de ji ologbon ninu aye won pinu wipe awon ma gba nkan ta won wa jesu wa wipe nitori ti awon mo aye yi sagbon ni iran won ju awon mo imole lo o nfe ki oye ki oye wa ki a tun ronu lori awon nkan ti aye ti won ma nse ninu wiwa awon nkan ti won wa kakiri won le lo si irin ajo lo si oke okun won le fi ara won sinu iyolenu won le ti esun ohunkohun to ba fe se lati gba ohun ti won ronu le lori ohun to se ye bi ye fun awon ninu aye nitori na won je ologbon ni ologbon lati pa gbogbo nkan ti ki won ki o ba le gba ohun to lero ko se pataki o wa so wi pe won ti en ku iwa ologbon ju awon omo imole lo o n so fun wa wi pe a ko gbodo fi aye gba aye lati gbo ju awa awon eniyan olorun lo se won lo so mo gbogbo lokokodun be la wa na se won pakaka be lo je korifa wa na se won wa be lo se ka wa na wa se won ka ki fi aye gba ohunkohun lati pe afiyesi won tabi ohunkohun lati fa won seyin tabi lati pe akiyesi won tabi lati mu ki won te jeje be gege lo ye ka wa na se afiwe ni abe koko kini akoko agbelewon awon ti won wa awon ijoba ikeji ohun ni iyato laarin awon iranse ti awon ijoba na iketa oye kikun nipa awon kan inu awon ijoba na e di a lo sinu takoko ohun ni agbelewon awon iranse ti won wa awon ijoba a le ri pe ijoba yen o dabi pupo ni ijoba ti aye wa ijoba ti orun wa nitori na a wa nse agbelewon won bawo ni won se nse nu aye bawo ni won se nwa ninu aye bawo ni won se nre daju pe ko si ohun ko to di won lowo to fi aye gba ohun boya oru tabi otutu won fi aye gba atako tabi idojuko lati di won lowo lati gba ohun ti won ti pinu lati gba aso fun wa nu mark ori kerin mark ori kerin ese 4:30 o si wi pe kini a o fi ijobo olorun we tabi kini aba fi se akawe re ki lo n ta le fi se akawe re oluwa wa fun rara re o lo oro ta pe ni afiwe tabi akawe fifi o so wipe afiwe awon ti won wa ninu ton wa ijoba ti aye o n fi awon to wa ijoba ti aye yi o n fi won we awon omo olorun to ye ki a ma wa isura ti orun ese kokan le logbon ese 31 o dabi woro irugbin mustardi eyi ti nigba ti a gbin si ile bi o ti le se pe o kere ju gbogbo irugbin ti o wa ni ile lo ese 22 ese 32 o so wi pe sibe nigba ti a gbin oke o si di ti tobi ju gbogbo ewebe lo o si pa eka nla to be
ti awon eye oju orun le ma gbe abe ojiji re o bere ni kekere gege bi irugbin mustard ti won gbin awa agbin won kegan ibere ohun kekere be na ni awa na ipinu kekere ta ba se ipinu bintin ta ba se ipinu to lodi won ta ba se igbagbo kekere iyara ni soto kekere ifare ni ji wa kekere ba se nbere ni ji ba won se bere niyan won bere pelu ohun kekere titi won fi ndagba ton ndagba ton ndagba ninu oni waasu ori kokanla ese kerin oni waasu ori kokanla ese kerin o le ni to nke si afefe ki yo funrugbin ati eni ti o si nwoju awo somo ki yo se ikore o nso fun wa wipe awon eyan nu aye looto won mo wipe afefe ma fe won mo wipe awon kokoro won le fe je lara won kan ta won gbin sugbon won duro lori eleyi nitori won mo wipe ton ba wo afefe ton ba wo iji won ni gbin won ni le ri onko nitori na gbogbo gba lo ma fun irugbin bawo ni eleyi se wa nko wa ni afiwe wipe o ye ka wa na fun irugbin oro olorun ki awon kan le fe ko o sese ki awon kan tako o sese ki awon kan kan se ainani re o sese ki awon kan ti epa ti segbe kan sibe sibe bi a tin se afiwe ohun ti awon eyan nu aye nse ti won o fi aye gba iji tabi afefe tabi afeyi ka iji tabi oju ojo lati di won lowo be na ni awa pelu a ni fi aye gbo nko yo ti baje lati di wa lowo idi niyan ta fi so fun wa ni ese ikefa oni waasu ori kokanla ese ikefa oni ni kutukutu fun irugbin re ati ni asale ma se da owo re duro nitori ti iwo ko mo eyi ti yo se rere yala eyi tabi eyi ni tabi awon mejeji yo dara bakan na o so fun wa wipe ba se nkeko lati odo awon eyan inu aye yi awon to nwa awon piale daradara isura daradara ati awon ere daradara ona ti won gba se won ore kore ati ni titesi waju yo eleyi yo ro wa lowo bi ati nfurugbin ba ati nfurugbin ati nfurugbin o wa tumo si bi pe ba se nwa su oro te amu won wa ta mu won jade kuro inu ijoba ti aye wa sinu ijoba ti olorun ta si nse leyi ni gbogbo igba lai simi bayi ni eso yo se wa ninu lala ise ati ise ranse wiwa su wa ati ise ijere okan Galatia ori kef.

àkókò ọ̀gbìn àkókò oko ríro àkókò ìkórè gbogbo ẹ̀ wọ́n ti ní àkókò náà wọ́n ń ṣe é. bó orílẹ̀-èdè kí ó bá lè wá sí ìmúṣẹ. ó wá sọ pé bákan náà ni o òun làwa náà gbọ́dọ̀ máa ṣe nípa ti ẹ̀mí à ń fún irúgbìn ọ̀rọ̀ náà à ń wàásù ìkìnrere à ń sọ fún àwọn ènìyàn pé ó yẹ kán wá sí ọ̀dọ̀ olúwa kí wọ́n wọ inú ìjọba ọlọ́run nípa ronúpìwàdà àti ìgbàgbọ́ nínú kristi gẹ́gẹ́ bí àwọn àgbẹ̀ inú ayé ti ń ṣe é wọ́n ń ṣe ní gbogbo ìgbà àwa náà a máa ṣe lóòrèkóòrè ẹ jẹ́ ká wo abala kejì lábẹ́ kókó kìíní ìyàtọ̀ láàrin àwọn ìránṣẹ́ ti àwọn ìjọba náà ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kí ó yé wa wípé ìyàtọ̀ wà láàrin ìjọba ìdí nìyí nígbà tí èṣù.

nígbà náà ni ó máa ní ìjọba yóò wá ṣàkóso yóò máa jọba lórí ènìyàn kì í ṣe ní ọ̀nà fún sáà díẹ̀ ìjẹgàba àti ìjọba rẹ̀ yóò wà jẹ́ títí láyé àti láéláé ṣùgbọ́n síbẹ̀ a mọ̀ wípé ìjọba ti ayé àti àwọn ìránṣẹ́ ti ìjọba ayé ọ̀nà kan wà tán máa ń gbà gbé tán máa ń gbà ṣe ó wá sọ wípé a gbọ́dọ̀ mọ ìyàtọ̀ láàrin wọn a ò gbọ́dọ̀ dàbí ti wọn lúkòrí kejìlé ní ogun 22-25 ó ní ó sì fún wọn pé àwọn kèpèrè a máa pẹ́lá lórí wọn wọ́n lè jẹ́ òǹroro àwọn olúwa àwọn ìyanu ayé wọ́n lè jẹ́ ẹni tó ní ìwà ipá wọ́n jẹ́ àwọn ti ìjọba ti ayé nítorí pé ọ̀nà tí wọ́n ohun tó bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ìránṣẹ́ wọn ọmọ pọ́nà láwọn lè fi gbà á nìyẹn kí wọ́n roro kí wọ́n le kí wọ́n dàbí òǹroro ènìyàn kò sí ìfẹ́ kò sí ayọ̀ wọ́n ṣàfẹ́ gbà á tipátipá gẹ́gẹ́ bí pharaoh bó ṣe ń béèrè lọ́wọ́ àwọn ọmọ ìsírẹ́lì ẹ ṣe iṣẹ́ yín mi ò bìkítà ohunkóhun tí ẹ bá ní lọ́kàn ẹ bá rẹ́rìn ẹ bá má rẹ́rìn nítorí náà yóò ẹgbọ́dọ̀ máa fi fún wa báyìí ni àwọn ìjọba ti ayé àwọn ìjọba ti ayé bí wọ́n ṣe ń hùwà nìyí nítorí náà jésù wá wípé wọ́n máa ń fẹ́ lórí wọn a sì máa pe àwọn aláṣẹ wọn ní olóore ṣùgbọ́n ní ẹsẹ̀ kẹrìndínlọ́gbọ̀n ẹsẹ̀ 26 ó ní ṣùgbọ́n ẹ̀yìn kì yóò rí bẹ́ẹ̀ ẹ̀yìn kì yóò rí bẹ́ẹ̀ kò á yà ọ́ lẹ́nu bí àṣẹ kristi ọba àwọn ọba ìjọba náà ó jẹ́ ohun tó hàn gbangba ó dẹ̀ jẹ́ ohun tó ṣe ṣàn àṣẹ kan yìí òun ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tí àwọn adarí nínú ìjọ ohun tí wọ́n ń ṣàìgbọràn sí ó dàbí ìgbà tí ọlọ́run fún ádámù ní àṣẹ ádámù àti éfà ní àṣẹ kan ṣoṣo yìí òun ni wọ́n ṣàìgbọràn sí bákan náà ni àwọn bá ń kújọ lónìí bákan náà ni pẹ̀lú àwọn tí wọ́n kàn jẹ́ kristẹni ṣàkálá tí wọ́n kàn mú àga gbóná wọn ò di àtúnbí wọn ò ní ìdánilójú ìjọba ọ̀run tàbí ìjọba ti ọlọ́run nínú ọkàn wọn ṣùgbọ́n láìmọ̀láì jìnlẹ̀ wọ́n dé ipò àṣẹ wọ́n wá ń lò ó lórí àwọn ẹlòmíì jésù wá wípé ó ní ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀ ó ní ṣùgbọ́n ẹ̀yin kì yóò rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹni tí ó bá pọ̀ jù nínú yín kí ó jẹ́ bí àbúrò àti ẹni tí ó sì ṣe olórí bí ẹni tí ń ṣe ìránṣẹ́ tó bá jẹ́ kìrìsìtẹ́nì ṣó o ní irú ìrísí báyìí ṣó o ní irú ìrẹ̀lẹ̀ báyìí àbí gbogbo ògbà ló ṣáà máa ń fẹ́ fi ara ẹ hàn gbogbo ògbà ló máa ń fẹ́ fi aṣẹ ẹ hàn gbogbo ògbà ló máa ń fẹ́ fi ipele tó wà hàn àti gíga rẹ àti ìjẹgàba rẹ lórí àwọn ẹlòmíì eléyìí ni àṣẹ tí kristi fi fún wa wípé àwọn èèyàn nu ayé nínú ìlépa wọn láti máa wá ìjọba ti ayé ohun tó ń ṣe nìyẹn ó wá ní fún àwa nínú ìjọba ti ọlọ́run ó ní kì yóò rí bẹ́ẹ̀ pé ìrẹ̀lẹ̀ òun ló gbọ́dọ̀ jẹ́ ìwà ayé wa matthew orí kejìdínlógún 18 ẹsẹ̀ kẹta matthew 18:3 ó sì wípé kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọlọ́run ó mọ̀ wípé àwọn èèyàn nu ayé láti wọ inú ìjọba wọn wọ́n gbọ́dọ̀ wu ìwà ipá wọ́n gbọ́dọ̀ wá ìgbéra ẹni ga wọ́n gbọ́dọ̀ ní ìwúga kan.

ìgbàlà ṣé o ti ń wá ìgbàlà ṣé o ti di àtún bí kí ló dé tó ìyanu rẹ báyìí kí o sọ fún olúwa olúwa òye yé mi ní àṣálẹ yìí pé mo gbọdọ di ẹni ìgbàlà pé tí mi ò bá dẹni ìgbàlà tí a kò bá mú ẹ̀ṣẹ̀ kúrò nínú ayé mi n kò lè wọ ìjọba ọlọ́run kí ló dé tó tolúwa wá ní ìrọ̀lẹ́ yìí pé olúwa fún mi ní ìgbàlà sí o wà níbẹ̀ pé àwọn aláìsàn tọ́kì yóò jogún ìjọba ọlọ́run gbogbo iṣẹ́ àìsàn tọ́ yóò di ọ lọ́wọ́ láti wọ ìjọba ọlọ́run yẹ inú rẹ kí o bá ọlọ́run sọ̀rọ̀ mi ò gbọ́ kí a máa gbàdúrà o di ojú rẹ kí o wà nú ẹ̀mí àdúrà bá olúwa sọ̀rọ̀ ẹ kò mọ̀ yí pé àwọn alágbèrè àwọn onípasága àwọn aláìlera àwọn olè kì yóò jogún ìjọba ọlọ́run ọ̀rẹ́ mi arákùnrin mi arábìnrin mi nírọ̀lẹ́ yìí gbàdúrà pé olúwa èmi ò ní gba nǹkan wọ̀nyí láàyè láti dí mi lọ́wọ́ láti wọ ìjọba ọlọ́run mú ara rẹ wá sí ọ̀dọ̀ olúwa ìṣúra iyebíye wà eléyìí tó ní èrè tí ó dára tó jẹ́ iyebíye olúwa wa sọ wípé òdodo yẹn o dì í mú ṣinṣin òdodo yẹn dì í mú ṣinṣin ṣé o ti di àtún bí bóyá o wá ń sọ wípé kò burú ju rárá o olúwa sọ pé lálẹ́ yìí máa lépa òdodo yẹn pẹ̀lú gbogbo ọkàn rẹ dì í mú ṣinṣin má jẹ́ kí ohunkóhun kó gbà mọ́ ọ lọ́wọ́ má jẹ́ kí ó sọnù mọ́ ọ lọ́wọ́ yẹnu rẹ kó gbàdúrà olúwa èmi ò ní pàdánù ìgbàlà mi fún ohunkóhun èmi ò ní pàdánù òdodo tí mo ti rí gbà lọ́wọ́ jésù olúwa ìfún n ó máa lépa òdodo pẹ̀lú gbogbo tí mo ní sóhùn gbàdúrà ní ìrọ̀lẹ́ yìí ṣé o ti wá sínú ìjọba ọlọ́run àbí òjì àgbéraga rẹ ìlàkàkára rẹ sóńdì ọ lọ́wọ́ láti wá sínú ìjọba ọlọ́run tí ẹ kò bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kékeré ò lè wọnú rẹ o kí ló dé tó ju gbogbo ìgbéraga nù kí ló dé tó ju gbogbo ìhuga nù lálẹ́ yìí mo fẹ́ kó gbàdúrà kò sí onígbéraga kan tí ò wọ ìjọba ọlọ́run kò sí onígbéraga obìnrin kan tí ò wọ ìjọba ọlọ́run kò sí ẹni náà tó tóbi tó sọ pé tóbi tí ò wọ ìjọba ọlọ́run bí kò bá ṣe pé ẹ bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kékeré ẹ lè wọlé o gbàdúrà kó sọ fún olúwa olúwa mo tọrọ àforíjì mo jẹ́ agbéraga mo ti ń ti ọ̀rọ̀ náà sọnù mo ti sọ pé mi ò fẹ́ ìwásù yìí mo ti sọ pé ẹ fi wọ́n sílẹ̀ wọn ò mọ ohun tó túmọ̀ sí láti máa gbádùn ayé yìí ṣùgbọ́n lónìí òye tí wàá yé mi pé àyàfi tí n bá gba ìjọba ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ kékeré ń ò lè wọnú rẹ̀ olúwa mo tọrọ àforíjì o yánu rẹ kó gbàdúrà ìjọba ọlọ́run ó sì fún ọ ní ìrọ̀lẹ́ yìí láti wọlé wá sọ fún olúwa olúwa èmi ò fẹ́ pàdánù ohun tí ìjọba ọlọ́run fi fún ni wá síwájú olúwa ó ní ta ohun gbogbo tí o ní òun náà tó fẹ́ dí ọ lọ́wọ́ tó fẹ́ fa ọ padà láti gba ìjọba náà bóyá òun di ibi yẹn mú bóyá òun di ẹ̀ṣẹ̀ yẹn mú mo fẹ́rẹ̀ ẹ̀ṣẹ̀ yẹn jù sílẹ̀ ṣùgbọ́n lálẹ́ yìí ohun kan yẹn yóò gba ìjọba ọ̀run kúrò lọ́wọ́ rẹ kí ló tó sọ fún olúwa lálẹ́ yìí olúwa mo jọ̀wọ́ ohun gbogbo sílẹ̀ o mo fohun gbogbo sílẹ̀ ìwà ibi yìí mo jùúlẹ̀ ìwà ibi yìí kò ní mú mi lọ sí ọ̀run àpáàdì mo ti wá sínú ìjọba náà pẹ̀lú gbogbo ọkàn mi pẹ̀lú gbogbo ẹ̀mí mi pẹ̀lú gbogbo ipá mi gbàdúrà kó sọ fún olúwa gbàdúrà kó sọ fún olúwa ohun tí ó túmọ̀ sí láti wá sínú ìjọba náà ní èyí
se o wa nse bi isa obi nitori ite lorun kia kia o wa ju isura iye bi enu wa so pe fi ele sile bayi na o ngo wa ijoba olorun gba to ba ya ngo wa ijoba olorun gba to ba ya anfani miran le ma si o akoko miran le ma si o o le wa ijoba olorun gba to ba ya o wa le se ni laanu ko mo wa nbe kilo to lu anfani to ni asale yi ale ni ale re o nilo lati gbadura ko si pe oluwa emi oni padanu re ni akoko yi emi oni padanu anfani yi emi oni padanu anfani yi Isau o wa pelu omije ko ma ri o gbadura ko so fun oluwa oluwa mo nfe ijoba na mo nfe ijoba na bayi o na to fe fa mi seyin to fe de mi mole yi ko ni de mi mole ko ni fa mi seyin ko ni de mi mole kini ya re ni soto re gege bi onigbagbo ni ni asale yi o ni eni o ri isura iye bi ye o ta ohun gbogbo ti o ni o si wa oluwa wa wi pe a gbodo jade lo ki a si wa awon eniyan so fun won pe nkan kan wa ti mo ti sawari o o na ni isura iye bi ye o nilo lati wa gba pe iye bi ye ni o ki se fun emi nikan o wa fun iwo pelu arakunrin ati arabinrin ipenija ti oluwa fun wa ni asale ni eleyi pe ka lo kakiri ki a so fun gbogbo eyan ni bi gbogbo pe piali yebiye kan wa piali yebiye kan wa won si gbodo wa kan wa je alaba pinnu re won gbodo wa kan wa je alaba pinnu re eje agbadura ka so fun oluwa oluwa won fara mi je fun ise yi won fara mi je fun ise yi won lowo si okowo yi lati ran opolopo lowo lati wa oluwa se o ti padanu ikadun na bi

sókè láti gbàdúrà láti sọ fún ọlọ́run ẹ̀bẹ̀ yòówù kí a ní kí a sọ fún ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbẹ le ọrun, a dúpẹ́ fún àwọn ẹ̀rí tí a ti gbọ́. A dúpẹ́ wípé agbára yín kìí bàtì, wípé bí a bá sádi yín, ààbò, ìwòsàn, oore ọ̀fẹ́, ìgbàlà ń bẹ lọ́dọ̀ yín. A ń bẹ̀bẹ̀ wípé bí a ṣe wá ní àṣálẹ́ yìí, gbogbo onírúurú ẹ̀bẹ̀ tí a mú wá, wípé ẹ ó da àwọn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wípé àwọn tí ilé ń létí ọ̀nà náà, wípé agbára àtòkè wá yóò wá sí ìgbésí ayé wọn, yóò sì lé gbogbo àwọn ẹ̀mí èṣù wọn lọ ní orúkọ Jésù. Ibi tí ẹ̀ṣẹ́ wà, ẹ̀mú ìgbàlà wá. Ibi tí ó dàbí ẹni wípé rúkè rúdò wà, à ń bẹ̀ yín wípé àlàáfíà yóò jọba ní orúkọ Jésù. À ń bẹ̀bẹ̀ wípé ibi tí àìní wà, wípé ìpèsè yín ní kíkún láti òkè wá, yóò wá sí ìgbésí ayé àwọn ènìyàn yín ní orúkọ Jésù. Gbogbo ibi tí wọ́n ti ní wàhálà ní ìgbésí ayé wọn tàbí nínú ẹbí wọn, ẹ fọwọ́lé, ẹ ṣàánú fún wọn. Bí a sì ti wá sí iwájú yín láti gbọ́ ọ̀rọ̀ yín nísinsìnyí, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ àtọ̀run wá kí ó hàn sí ọ̀nà yín ní orúkọ Jésù. Ẹ mú kí ọ̀rọ̀ yín kí ó yé wa, kí a ba lè jẹ́ alábùkún fún. A dúpẹ́ pé ẹ ti gbọ́ ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ní Exodus orí kejìlá, láti ẹsẹ̀ kejìlá sí ẹsẹ̀ kẹtàlá, Exodus orí kejìlá láti ẹsẹ̀ kejìlá. Nítorí tí èmi ó la ilẹ̀ Egypt já lé òru náà, èmi ó sì kọ lu gbogbo àwọn àkọ́bí ní ilẹ̀ Egypt ti ènìyàn àti ti ẹran àti lára gbogbo òrìṣà Egypt, lèmi ó ṣe ìdájọ́ ìmili Olúwa. Ẹ̀jẹ̀ náà ni yóò sì ṣe àmì fún yín lára ilé tí ẹ̀yin gbé wà. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, ìyọnu náà kì yóò wá sórí yín láti run yín nígbà tí mo bá kọlu ilẹ̀ Egypt. Bí o bá rántí, ní ọ̀sẹ̀ tí ó kọjá, a sọ̀rọ̀ lórí ẹ̀jẹ̀ Kristi, ẹ̀jẹ̀ iyebíye. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run nípa ìkókó ọ̀rọ̀ náà ni wípé, nígbà tí mo bá rí ẹ̀jẹ̀ náà, bí o bá ṣe àfiyèsí dáradára ní ẹsẹ̀ ìkẹtàlá ni ó ń sọ fún wa wípé, nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ó re yín kọjá, èmi ó re yín kọjá. Nítorí èdè yìí tí Ọlọ́run fún ara rẹ̀ pè fún àwọn ọmọ Ísíráẹlì ni a ṣe ń pe àjọ náà ní àjọ ìrékọjá Olúwa. Ìlànà pàtàkì tí a sì fẹ́ yẹ̀wò lónìí tí a ń pè ní àjọ ìrékọjá Olúwa, ó jẹ́ ohun tí ó ṣe iyebíye, ó jẹ́ ohun tí ó ní àǹfààní tàbí ìbùkún púpọ̀. Ṣùgbọ́n ìlànà tí a ń sọ nípa rẹ̀ yìí, tí a paláṣẹ fún àwọn ọmọ Ísíráẹlì, tí ó sì ní ìtumọ̀ púpọ̀, òun ni ọ̀pọ̀lọpọ̀ nínú wọn pàdánù àwọn èrè tí ó wà nínú rẹ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé wọ́n tẹ̀síwájú láti máa pa á mọ́ lé ọdọọdún, síbẹ̀síbẹ̀ àwọn àǹfààní tí ó wà nínú rẹ̀ kò jẹ́ tiwọn. Nítorí wípé gbogbo nǹkan tí ó so mọ́ ọ̀rọ̀ tí Ọlọ́run sọ fún wọn kò yé wọn dáradára. Bí wọ́n tilẹ̀ ń tẹ̀síwájú láti máa pa á mọ́, síbẹ̀síbẹ̀ àwọn ìbùkún wọ̀nyí wọ́n fò wọ́n kọjá. Ẹ jẹ́ kí a wo nínú ọ̀rọ̀ Ọlọ́run, kí a wò pé lé ọdọọdún lé àwọn ọmọ Ísíráẹlì ni wọ́n rántí ìlànà yìí tí a fún wọn, ṣùgbọ́n àǹfààní rẹ̀ kò jẹ́ tiwọn. Nínú Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, Deuteronomy orí 16 láti ẹsẹ̀ ìkíní, ìwọ máa kíyèsí oṣù Abibu, kí o sì máa pa àjọ ìrékọjá mọ́ sí Olúwa Ọlọ́run rẹ. Nítorí pé lé oṣù Abibu lé Olúwa Ọlọ́run rẹ mú ọ láti ilẹ̀ Egypt jáde lé òru. Èyí ni àṣẹ tí a pa fún wọn. Ṣùgbọ́n ohun tí ó jẹ́ kí a pa àṣẹ yìí fún wọn ni pé kí ìbùkún tí ó wà ní irú àjọ ìrékọjá bẹ́ẹ̀ kí ó lè jẹ́ tiwọn.
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronicle 2 ori 30 lati ese iketadinlogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won si mimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya si mimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko e je ki o ye wa wi pe bi awon mo Israel won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori 14 ese ikini si ikeji Marko ori 14 ese ikini si ikeji o so wi pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igbati Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti ibade ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eti ba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se n soro lorun yi je ki o ye o wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti olorun n beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori 12 lati ese ikini Exodus ori 12 lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o wepe nigbakugba ti o ba ri ninu oro Olorun wepe Oluwa si so pe yala o nba Mose soro tabi o nba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o nba soro tabi Davidi tabi Danieli tabi enikeni bi o ba tin ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin yi ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isiru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìsìrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà àjà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí wo ní sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé àwọn alálòpàídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ israeli wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpàídà àwọn ẹlẹ́bọlógun ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ israeli ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá mú un kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ jésù kò ní ìyè láìmọ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to shanfani yo de ba igbesi aye re ni akoko na ni Olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu eworẹ eyin o fi pamọ titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni ki ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a npe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju la won yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaile ri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se ite ogba ni waju Oluwa a se so fun won wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mo da won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba na ni Mose pe gbogbo awon agba Israeli o si wi fun o pe e jade lo yin mo odo agutan fun ara yin gege bi idile yin ki ese pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Oluwa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Oluwa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun Olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti Olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon wonyi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni exodus le kan si exodus ori kejila lati ese ikefa eyin o se fi ipamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iku re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Corinthi kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara ti jo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o yo wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile oun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wi pe odo agutan yin ni lati wa ni alai labuko odo agutan ti an so nipa re yi ni lati wa lai ni aibuko kankan rara to pada si exodus ori kejila ese ikarun exodus ori kejila ese ikarun oni ailabuko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti olorun be lowo omo Israel ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyi n toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wi pe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerin din logbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbe gaju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run nínú Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún Pétérù kíní orí kíní ẹsẹ̀ ìkọkàndínlógún kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn olùdásílẹ̀ ìjọ tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n àìléèrí àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo òun ni ọ̀dọ́ àgùntàn aláìlábùkù ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lẹ́ ó jẹ́ ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀ ẹ̀yin kò gbọdọ̀ fọ́ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà wọ́n ní ìdáǹdè a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn wọn kò gbọ́dọ̀ fọ́ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Yẹ kí a wo Jòhánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣe tí ó wípé a kì yóò fọ́ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú májẹ̀mú láéláé àwọn wọ̀nyí ni a rí nínú májẹ̀mú tuntun tí ó ń tọ́ka sí Jésù Kristi ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì láti yọ wá kúrò nínú ìpọ́njú láti yọ wá kúrò nínú ayé láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà. Mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábùkù aláìléèrí aláìlẹ́gàn èyí kò tó. Ìkẹta wípé a kò fọ́ egungun rẹ̀ ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan bí ó tilẹ̀ jẹ́ wípé a ti ṣe àwọn nǹkan wọ̀nyí gẹ́gẹ́ bí ìlànà ọ̀rọ̀ Ọlọ́run bí a kò bá lo ẹ̀jẹ̀ yìí gẹ́gẹ́ bí Ọlọ́run ti pa á láṣẹ síbẹ̀síbẹ̀ àwọn ènìyàn wọ̀nyí ìbá ṣe ìgbé pátápátá. Wo Exodus orí kejìlá láti ẹsẹ̀ ìkejìlélógún ẹ̀yin ó sì mú ìdì ewé hísòpò ẹ ó sì fi bọ ẹ̀jẹ̀ tí ó wà nínú àwo kòtò ẹ ó sì fi ẹ̀jẹ̀ náà tí ó wà nínú àwo kòtò kún ara àtẹrígbà
ati opo iha mejeji enikeni ninu yin ko gbodo jade lati enu ona ile re titi yo fi di oworo nitori ti oluwa yo koja lati kolu awon ara ichiti nigbati o ba si ri eje na lara aterigba ati lara opo iha mejeji oluwa yo si re koja enu ona na ki o si je ki apanirun ki o wole yin ki o wole yin wa lati kolu yin ohun ti a so ni wi pe ni toto ni Jesu Kristi ti ku ni toto ni o ti ta eje re sile sugbon o ku sowo re lati fi igbagbo ro mo Jesu ati lati fi igbagbo we ninu eje Jesu ki ami eje Jesu ki o le wa li okan re tabi li ara re ni Heberu ori kokanla Heberu ori kokanla ese ikeji din logbon ni a so wi pe nipa igbagbo le o da ase irekoja sile ati ibowon eje ki eni tin pa awon akobi omo ki o ma ba fi owo kan won nipa igbagbo le adan kan won yi sile nipa igbagbo le a fi awon eje won yi kun aterigba ile ati opo mejeji ti o wa li enu ona nipa igbagbo ni won duro ninu ile nibi ti ami eje na wa nipa igbagbo ni won gbe gbogbo awon isise won yi ki olupanirun ki o ma ba wole to won lo eyi si jasi fun wa wi pe awa paapa ni won gba ti ati mo wi pe ati pa Jesu Kristi ati ta eje re sile o je ojuse wa lati ni igbagbo ninu eje na nitori nipa igbagbo yi ninu eje Jesu Kristi le a le fi ni igbala tabi idande tabi ipamo tabi iwosan je ki o yi o wi pe bi ki ba se wi pe o gbadura o je wa awon esere fun olorun o si so fun olorun wi pe o se olanu wi pe o ti je elese ti o boruju o si so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o bi ki ba se wi pe o se be apanirun yo wo ile re bi ki ba se wi pe o gbagbo ninu eje Jesu Kristi idajo aye raye yo to wa pelu sugbon bi o tin so fun olorun wi pe o gbagbo ninu eje Jesu Kristi ti ata sile fun o logan ni eje yo we okan re mo ti a o mu ese re kuro ti igbagbo yi yo so di eniyan oto eni ti o ni igbala olorun ninu lokan ni ile re ikarun jije eran odo agutan na akoko ko si fun wa lati ka opolopo ibi ti o ye ki aka sugbon ran ti wi pe aso fun won wi pe won ni lati je eran ara odo agutan na wo Exodus ori kejila ni ese ikejo won o si je eran na ti a fi ina sun le oru na ati akara aiwo ewebe ki koro ni ki won ki o fi je kini itumo yi wi pe won o je odo agutan na ranti pe odo agutan ja si Jesu Kristi o n toka si Jesu Kristi fun wa ki wa ni itumo wi pe won ni lati je odo agutan na wo Johanu ori kini lati ese ikini le atete ko se le oro wa oro si wa pelu olorun olorun si le oro na ese ikerinla oro na le o di ara o si n ba wa gbe awo si n wo ogo re ogo bi ti omo bibi kan soso ati lodo lati odo baba wa o kun fun ore ofe ati otito itumo wi pe ki a je odo agutan na ni wi pe oro ti o so fun wa awon alaye ti o se ni kikun fun wa wi pe ki a gba awon oro wonyi sokan nitori pe o so ni ori kefa Johanu ese ketaleni ogota ori kefa ti Johanu ese ketaleni ogota emi ni nso ni di aye ara ko ni ere kan oro won ni ti mo so fun yin emi ni
iye si ni oro olorun ti an so fun wa lati enu jesu christi oro olorun ti o ranse si wa onuye ki agba si okan wa eyi ni o n toka si wi pe bi ati wa labe ami eje jesu christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o n so fun wi pe oro na ti emi so fun yin iye ni o ni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejela a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi ire koja wa ani kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje jesu sugbon iwa buburu eti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mo eyi si wa ni igbese aye won sugbon an so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu ire koja ti a n ko nipa re loni wi pe a ni lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panṣaga ole ofofo ojukokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je kia wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni o ni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe o ni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela o ni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan o ni nigbati mo ba ri wi pe o ni igbagbo ninu eje jesu kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile egypti eni ti ko ba si labe abo eje jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje jesu kristi ole tabi apanirun ni eti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da o laamu yo ma pon oloju nitori wipe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje jesu kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo ti o wa ninu eje jesu kristi
ejo lailai ni iyi ni esho yo ma wole ni igba gbogbo pelu awon emi esho yo ma wole bi a ba ri eni ti o ngbe ile ti ko ni orule eye yo ma fi ibe se bogbe awon aparo tabi awon eye miran yo ma yagbe si iru ile be bi o ba wo ayika re opolopo ni o wa ti won gbe ile ti ko ni abo ile to ko ni orule ile ti ko ni perese ti o je wi pe awon eye awon eye oju orun yi ni an fi we awon emi okunkun ni won joba ni won gbe iru ile be nipa ariwo won nipa jamba ti won se fun iru eni be awon won yi njiya lopo lopo kini ki a so nipa bi ojo ba nro bi iji ba nja fun eni ti o gbe ile ti ko ni orule tabi ti ko ni perese ati ilekun ajakale arun popo lo wa lori awon ti won ko mo Jesu awon ti won ko si labe ejodo agutan na nitori wepe ojo idajo olorun ojo ajakale arun iji aisan onja ni ile iru eni be bi arabasan ti o ngbe ile ti ko ni ilekun bi arabasan bi ti o ngbe ile ti ko ni perese tabi ti ko ni orule o mo wi pe iku ojiji ko jina si iru eni be opolopo awon ti o wa ninu aye ni won fi ara won si abe iku ojiji nitori wi pe ko si eje Jesu ti o bo won ko si eje Jesu ti o dabi orule fun won nitori be kia ni o ye ki enikokan wa ti a ko ti si ni abe abo eje Jesu ki a sa wa si ibi ti anu ki a je ki eje Jesu ki o bo wa ki a je ki eje Jesu ki o pa wa mo nitori wipe eni ti ko ba si ni abe abo eje Jesu o fi ara re sinu ewu ati iru ese ti o nse iru awon eniyan be ko lonka eje ki a wo Dafidi orin Dafidi ori kejidini ogorin orin Dafidi ori kejidini ogorin ki awo nkan ti o sele si awon eniyan woyi ni ese ikokan dini adota o mu ki koro ibinu re wa sori wa si won lara irunu ikanu iponju nipa riran angeli ibi sinu won eyi so nipa awon omo Israeli eyi so nipa awon omo Egypt se gafa fun mi awon ti ko si labe eje odo agutan na so wipe ohun ti o je ipin won ni irunu ibinu gbogbona olorun ikanu ati iponju popo nitori be je ki eyi ki o je ki o sare wa sabe abo ti o wa ninu eje Jesu Christi ki dande ipamo igbala olorun ki o le je ti re ikeji ni wipe awon won yi ti ko si ni abe abo ti o wa ninu eje odo agutan na won bo si idajo idajo ninu aye yi eyi ni ipa ikini eyi ni ilepa ikini ti o ma le won ba idajo ti inu aye yi ikeji idajo ninu aye ti nbo bi o ba wo exodus so fun wa ninu ori keji lati ati kale kan o so wi pe idajo yi o ba awon omo Egypt wi pe a o pa akobi gbogbo awon ile won nitori be bi o ba wa si abe abo ti o wa ninu eje Jesu abo kuro ninu idajo ninu aye yi ati idajo ninu aye raye yo le je ti re bi a se le bo lowo idajo Olorun ni ye pe ki a gba Jesu Kristi gbo ki a ba le bo lowo ibinu Olorun opolopo ni won se wahala ninu aye yi ti o dabi eni wi pe nkan o tora won ni igbese aye won eredi eyi ni wipe idajo Olorun ti aye isinsin yi o wa lori won bi won ba si ku si ru ipo be idajo ayeraye ni o je ipin won pelu iketa a fi yato si aarin awon omo Israeli ati ti Egypt nipa wipe ejo odo agutan na o je abo fun won ninu aye wahala wa iponju wa aisan wa ese jamba popo lo wa sugbon bi o ba fe ki iyato ki o wa laarin igbese aye ti re ati igbese aye awon ti o wa ninu aye iyato ti o le ni ni wipe ki o wa se abe abo
ti o wa ninu eje Jesu Christi nipa be ni awon nkan tin sele si awon ti o wa ninu aye ki o le fi sele si o ninu Exodus rike edogun ese ikerin din logbon o si wi pe bi iwo ba tetin sile gidi gidi si ohun oluwa olorun re ti o ba si se eyi ti o to li oju re iwo ti iwo ba peti si ofin re ti iwo ba si pa gbogbo ase re mo emi ki yo fi okan ninu arun won ni ti mo mu wa sara awon ara Egypt si o lara nitori emi le olowa ti o mu o lara da awon ti o wa ninu aye aisan popo ni o wa lara won aisan ko gbogun aisan ti pani lo wa lara won bi iwo paapa ko ba fe ma jiya bi iwo paapa ko ba fe ni iponju bi awon ti o wa ninu aye ohun ti o ye ki o se ni pe ki o wa si abe abo ti o wa ninu eje Jesu Christi ikerin iwosan je ti awon omo Israeli won yi nitori we pe won wa labe eje odo agutan na ninu orin Dafidi lekan si orin Dafidi ori karun dini adofa ori Dafidi ori karun dini adofa arun le ni ogorun ese iketa din logoji o si mu won jade ti awon ti fadaka ati wura ko si si ailera kan ninu eya re bawo ni o seseese fun ogunlogo awon eniyan won yi egberun lona meta lati wa ni ara dida sasa lai ni aisan kankan ni ago ara won nitori eje Jesu ti a fi bo won ti a fi daabo bo won eyi ni o je ki o seese ni igbesi aye won ranti pe bi iwo paapa ba fe ni iwosan kuro ninu gbogbo arun ohun ti o ni lati se ni lati gbagbo ninu eje Jesu Christi ti a ta sile ranti pe anfani tabi ibukun ti o wa labe eje odo agutan ni we pe a o gba o lowo iparun wi pe o bo lowo iparun lati owo apanirun ni ikeji o bo lowo idajo ninu aye yi ati idajo ninu aye ti nbo iketa a o fi yato si arin re ati awon ti o wa ninu aye ikerin iwosan pepe kuro ninu gbogbo arun yo je ti re nisisiya o to olorun lo a o so fun olorun wi pe agbagbo wi pe fun wa ni Jesu Kristi ko wi pe Jesu Kristi ni odo agutan ti a pa nitori ese wa ti a ta eje re sile nitori ti wa ati wi pe agbagbo ninu eje ti o ta sile fun wa bi o ba ti n fi igbagbo we ninu eje na ti o n so fun olorun ti o n ko ese re sile be ni igbala olorun iwosan latoke wa idande tooto yo je ti re eje ki a dide duro lati ba olorun soro ranti pe Jesu Kristi nikan soso ni odo agutan ti a pa fun wa eje re nikan soso le o le gba kuro ninu idajo olorun eje re nikan soso ni o le fun wa ni igbala eje re nikan soso ni o le fun wa ni idande so fun olorun awon iwukara ti o wa ni igbesi aye re mo kuro ese ti o wa ni igbesi aye re aran kan ti o wa ni igbesi aye re oju kokoro ti o wa ni igbesi aye re agbere tabi panṣaga ti o wa ni igbesi aye re awo ohun aito ti o wa ni igbesi aye re bi o ba ti n je o ti o ti n kan won sile be ni o mu iwukara kuro ni igbesi aye re ti o si so fun olorun wi pe o gbagbo wi pe ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o ata eje Jesu Kristi sile fun o gbagbo ninu eje naa gbagbo ninu eje naa ki o ba le bo lowo idajo ninu aye yi ki o ba le bo lowo idajo ayeraye ti n bo lori awon elese gbagbo ninu eje Jesu Kristi ti a ta sile fun o ki o ba le bo lowo idajo ayeraye ki o ba le bo lowo apanirun ti n kaakiri aye lode oni ki iyato ki o ba le wa laarin iwo ati awon ti o wa ninu aye gbagbo ninu eje naa ti a ta sile fun o
gbagbọ ninu eje na ti atasile fun o bi o ba ni aisan ni ago ara re eje yi kan na ti atasile ni yo wo san ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lẹ̀ ọwọ́ rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ bí iṣẹ́ búburú ìwà búburú ìrìnkúrìn ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ̀ ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ bí o bá ké pe olúwa bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ̀ a ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ a ó gba ọkàn rẹ là ó di àtúnbí gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò ọlọ́run yóò máa tọ́jú rẹ bí apanirun ti ń kọjá ní ìgboro bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ bẹ́ẹ̀ni yóò máa rí ọ kọjá nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ àìsàn ká àìsàn yóò wù kó jẹ́ bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá àìsàn yóò re ọkọ̀ já bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́ ìpọ́njú yóò re ọkọ̀ já wàhálà ayé yìí yóò re ọkọ̀ já ìsìnrú lábẹ́ agbára sàtánì yóò re ọkọ̀ já nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà èmi ò rí yín kọjá

Genesis, orí ìkẹrìnlélógún. Abrahamu sì gbó, ó sì pọ̀ ní ọjọ́. Olúwa sì ti bù sí i fún Abrahamu ní ohun gbogbo. Abrahamu sì wí fún ìránṣẹ́ rẹ̀, àgbà ilé rẹ̀ tí ó ṣe olórí ohun gbogbo tí ó ní pé, èmi bẹ̀ ọ́ fi ọwọ́ rẹ sí abẹ́ ìtàn mi. Èmi ó sì mú ọ fi Olúwa búra, Ọlọ́run ọ̀run àti Ọlọ́run ayé, pé ìwọ kì yóò fi aya fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kenani láàrin àwọn ẹni tí mò ń gbé, ṣùgbọ́n ìwọ ó lọ sí ilẹ̀ mi àti sí ọ̀dọ̀ àwọn ará mi, kí ìwọ kí o sì fi aya fún Isaki ọmọ mi. Ìránṣẹ́ náà sì wí fún un pé bóyá obìnrin náà kì yóò fẹ́ bá mi wá sí ilẹ̀ yìí, mú a lè mú ọmọ rẹ padà lọ sí ilẹ̀ tí ìwọ gbé ti wá. Abrahamu sì wí fún un pé kíyèsára kí ìwọ kí o má tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Olúwa Ọlọ́run ọ̀run tí ó mú mi láti ilé bàbá mi wá àti láti ilẹ̀ tí a bí mi, ẹni tí ó sọ fún mi tí ó sì búra fún mi wípé irú ọmọ rẹ ni èmi ó fi ilẹ̀ yìí fún, òun yóò ran áńgẹ́lì rẹ̀ ṣáájú rẹ, ìwọ ó sì fẹ́ aya láti ibẹ̀ fún ọmọ mi wá. Bí obìnrin náà kò bá sì fẹ́ tẹ̀lé ọ, ǹjẹ́ nígbà náà ni ọrùn rẹ yóò mọ kúrò nínú ìbúra mi yìí? Ọ̀kan ni kí ìwọ má ṣe tún mú ọmọ mi padà lọ síbẹ̀. Ìránṣẹ́ náà sì fi ọwọ́ rẹ̀ sí abẹ́ ìtàn Abrahamu olúwa rẹ̀, ó sì búra fún un nítorí ọ̀ràn yìí.

Abraham kò ló wà mí. Kíyèsí, èmi dúró lé ẹ̀bá kànga omi yìí, àwọn ọmọbìnrin ará ìlú náà jáde wá láti pọn mi. Kí o sì jẹ́ kí o ṣe pé omi dan tí èmi ò wí fún pé èmi bẹ̀ ọ́ sọ ládùúgbò rẹ kalẹ̀ kí èmi kí o mu, tí òun ó sì wí pé mu, èmi ó sì fi fún àwọn ìbákasí rẹ mu pẹ̀lú. Òun náà ni kí o jẹ́ ẹni tí ìwọ yàn fún Isaki ránṣẹ́ rẹ. Nípa èyí ni èmi ó sì mọ̀ pé ìwọ ti ṣe oore fún Olúwa mi. Ó sì ṣe kí òun tó parí ọ̀rọ̀ sọ, kíyèsí, Rebeka jáde dé, ẹni tí a bí fún Betueli, ọmọ Milka, aya Nahori, arákùnrin Abrahamu tí ó ti ládùúgbò rẹ̀ ní èjìká rẹ̀. Omidan náà ní ẹwà gidigidi láti wò, wọ́n díá ni, bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò tí ì mọ̀ ọ́n, ó sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó sì pọn ládùúgbò rẹ̀ kún, ó sì gòkè. Ìránṣẹ́ náà sì súré lọ ìpàdé rẹ̀, ó sì wí pé èmi bẹ̀ ọ́, jẹ́ kí n mu omi díẹ̀ nínú ládùúgbò rẹ̀, ó sì dáhùn pé mu Olúwa mi, ó sì yára. Ó sọ ládùúgbò rẹ̀ ka ọwọ́, ó sì fún ọmọ. Nígbà tí ó sì fún ọmọ tán, ó sì wí pé èmi ó pọn fún àwọn ìbákasí rẹ pẹ̀lú títí wọn ó fi mu tán. Ó sì yára, ó sì tú ládùúgbò rẹ̀ sínú ìbùmu, ó sì tún padà súré lọ sí kànga láti pọn omi, ó sì pọn fún gbogbo àwọn ìbákasí rẹ̀. Ọkùnrin náà sì tẹjúmọ́, ó dákẹ́ láti mọ̀ bí Olúwa mú ìrìn òun dára bí bẹ́ẹ̀ kọ́. Ó sì ṣe bí àwọn ìbákasí ti mu omi tán, ni ọkùnrin náà mú òrùka wúrà àbọ̀ ìwọ̀n ṣékélì àti júfù méjì fún ọwọ́ rẹ̀ ti ìwọ̀n ṣékélì wúrà mẹ́wàá. Ó sì bíi pé ọmọbìnrin ta ni ìwọ ṣe, èmi bẹ̀ ọ́, wí fún mi, ààyè wà ní ilé bàbá rẹ fún wa láti wọ̀ sí. Ó sì wí fún un pé ọmọbìnrin Betueli, ọmọ Milka tí ó bí fún Nahori ni èmi ṣe. Ó sì wí fún un pé àwa ní koríko àti sakasaka tó pẹ̀lú àti ààyè láti wọ̀ sí. Ọkùnrin náà sì tẹríba, ó sì sin Olúwa, ó sì wí pé olùbùkún ni Olúwa Ọlọ́run Abrahamu Olúwa mi, tí kò jẹ́ kí àánú rẹ̀ àti òtítọ́ rẹ̀ kí ó yẹ̀ kúrò lọ́dọ̀ Olúwa mi. Ní ti èmi, Olúwa fi ẹsẹ̀ mi lé ọ̀nà ilé àwọn arákùnrin bàbá mi. Omidan náà sì súré, ó sì ro nǹkan wọ̀nyí fún àwọn ará ilé ìyá rẹ̀. Rebeka sì lé arákùnrin kan, orúkọ rẹ̀ sì ni Labani. Labani sì súré jáde tọ ọkùnrin náà lọ sí ibi kànga. Ó sì ṣe bí ó ti rí òrùka àti júfù ní ọwọ́ arábìnrin rẹ̀. Tí ó sì gbọ́ ọ̀rọ̀ Rebeka arábìnrin rẹ̀ pé báyìí ni ọkùnrin náà bá mi sọ. Bẹ́ẹ̀ ni ó sì tọ ọkùnrin náà wá, sì kíyèsí, ó dúró ti àwọn ìbákasí rẹ̀ létí kànga náà. Ó sì wí pé wọlé, ìwọ ẹni ìbùkún Olúwa, èyí ṣe tí ìwọ fi dúró lóde. Mo sá ti pèsè àyè sílẹ̀ àti àyè fún àwọn ìbákasí ẹ. Ọkùnrin náà sì wọlé náà wá, ó sì tú àwọn ìbákasí ẹ, ó sì fún àwọn ìbákasí ẹ ní koríko àti sakasaka àti omi fún láti wọ ẹsẹ̀ rẹ̀ àti ẹsẹ̀ àwọn ọkùnrin tí ó pẹ̀lú rẹ̀. A sì gbé oúnjẹ kalẹ̀ fún un láti jẹ, ṣùgbọ́n òun wí pé èmi kì yóò jẹun títí èmi fi jíṣẹ́ mi tán. Òun sì wí pé máa wí. Ó sì wí pé ọmọ ọ̀dọ̀ Abrahamu ni èmi ṣe. Olúwa sì ti bùkún fún Olúwa mi gidigidi. Ó sì dè púpọ̀. Ó sì fún un ní àgùntàn àti màlúù àti fàdákà àti wúrà àti ìránṣẹ́kùnrin àti ìránṣẹ́bìnrin àti ìbákasí ẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́. Sara aya Olúwa mi sì bí ọmọ kan fún Olúwa mi. Nígbà tí òun Sara gbó tán, òun ni ó sì fi ohun gbogbo tí ó ní fún. Olúwa mi sì mú mi búra wí pé ìwọ kò gbọdọ̀ fẹ́ ọmọbìnrin fún ọmọ mi nínú àwọn ọmọbìnrin ará Kenani ní ilẹ̀ ẹni tí èmi ń gbé. Bí kò ṣe kí ìwọ kí o lọ sí ilé bàbá mi àti sí ọ̀dọ̀ àwọn ìbátan mi kí o sì fẹ́ aya fún ọmọ mi. Èmi sì wí fún Olúwa mi pé bóyá obìnrin náà kì yóò tẹ̀lé mi. Ó sì wí fún mi pé Olúwa, níwájú ẹni tí èmi rìn yóò rán angẹ́lì rẹ̀ pẹ̀lú rẹ, yóò sì mú ọ̀nà rẹ dára. Ìwọ sì fẹ́ aya fún ọmọ mi láti ọ̀dọ̀ àwọn ìbátan mi àti láti inú ilé bàbá mi. Nígbà náà ni ọrùn rẹ yóò mọ kúrò nínú ìbúra mi yìí. Nígbà tí ìwọ bá dé ọ̀dọ̀ àwọn ìbátan mi, bí wọn kò bá sì fi ẹnìkan fún ọ, ọrùn rẹ yóò sì mọ kúrò nínú ìbúra mi. Èmi sì dé sí ibi kànga lónìí, mo sì wí pé Olúwa, Ọlọ́run Abrahamu Olúwa mi, bí ìwọ bá mú ọ̀nà àjò mi tí mo ń lọ ní ìsinsìnyí dára, kíyèsí, mo dúró lé ẹ̀bá kànga omi. Kí ó sì ṣe pé nígbà tí wúndíá náà bá jáde wá ìpọn omi, tí mo bá sì wí fún un pé èmi bẹ̀ ọ́, omi ní omi díẹ̀ kí èmi mu láti inú ládùúgbò rẹ. Kí ó sì wí fún mi pé ìwọ mu, èmi ó sì pọn fún àwọn ìbákasí rẹ pẹ̀lú, kí òun náà kí ó ṣe obìnrin tí Olúwa ti yàn fún ọmọ Olúwa mi, kí èmi kí ó sì tó wí tán lé ọkàn mi. Kíyèsí, Rebeka jáde dé tí òun ti ládùúgbò rẹ̀ ní èjìká rẹ̀, ó sì sọ̀kalẹ̀ lọ sínú kànga, ó pọn omi, èmi sì wí fún un pé mo bẹ̀ ọ́ jẹ́ kí èmi mu omi. Ó sì yára, ó sì sọ ládùúgbò rẹ̀ kalẹ̀ kúrò ní èjìká rẹ̀, ó sì wí pé mu, èmi ó sì fi fún àwọn ìbákasí rẹ mu pẹ̀lú, bẹ́ẹ̀ ni èmi mu, ó sì fi fún àwọn ìbákasí rẹ mu pẹ̀lú. Èmi sì bí, mo sì wí pé ọmọbìnrin ta ni ìwọ ṣe. Ó sì wí pé ọmọbìnrin Betueli, ọmọ Nahori, tí ní ìkàbí fún.

0: èmi sì fi òrùka sí inú imú àti jùfù sí ọwọ́ rẹ̀. Èmi sì tẹríba, mo sì wólẹ̀ fún Olúwa, mo sì fi ìbùkún fún Olúwa Ọlọ́run Ábrahàmù Olúwa mi, tí ó mú mi tọ ọ̀nà títọ́ láti mú ọmọbìnrin arákùnrin Olúwa mi fún ọmọ rẹ̀ wá. Ǹjẹ́ nísinsìnyí, bí ẹ̀yin ó bá bá Olúwa mi lo inú rere àti òtítọ́, ẹ wí fún mi, bí bẹ́ẹ̀ sì kọ́, ẹ wí fún mi kí èmi tó lè pọ̀ sí apá ọ̀tún tàbí sí òsì. Nígbà náà ni Lábánì àti Bétuélì dáhùn, wọ́n sì wí pé lọ́dọ̀ Olúwa ni òun náà ti jáde wá, àwa kò lè sọ rere tàbí búburú pọ̀. Wò ó, Rèbékà nìyí níwájú rẹ̀, mú un kí o sì máa lọ, kí òun kí ó sì máa ṣe aya ọmọ Olúwa rẹ̀, bí Olúwa ti wí. Ó sì ṣe, nígbà tí ìránṣẹ́ Ábrahàmù gbọ́ ọ̀rọ̀ wọn, ó wólẹ̀ fún Olúwa. Ìránṣẹ́ náà sì yọ ohun èlò fàdákà àti èlò wúrà jáde àti aṣọ, ó sì fi wọ́n fún Rèbékà, ó sì fi ohun iyebíye pẹ̀lú fún arákùnrin rẹ̀ àti fún ìyá rẹ̀. Wọ́n sì jẹ, wọ́n sì mu, òun àti àwọn ọkùnrin tí ó wà pẹ̀lú rẹ̀, wọ́n sì wọ̀ níbẹ̀ ní òru ijọ́ náà, wọ́n sì dìde ní òwúrọ̀, ó sì wí pé ẹ rán mi lọ sí ọ̀dọ̀ Olúwa mi. Arákùnrin àti ìyá rẹ̀ sì wí pé jẹ́ kí omidan náà kí ó bá wa jókòó ní ìjọ́ mélòó kan, ní ìjọ́ mẹ́wàá, lẹ́yìn èyí ni kí o máa wá lọ. Òun sì wí fún wọn pé ẹ má ṣe dá mi dúró, Olúwa ṣá ti ṣe ọ̀nà mi ní rere, ẹ rán mi kí èmi kí ó lè tọ Olúwa mi lọ. Wọ́n sì wí pé àwa ó pe omidan náà, a ó sì béèrè ní ẹnu rẹ̀. Wọ́n sì pe Rèbékà, wọ́n bi pé ìwọ ó bá ọkùnrin yìí lọ, ó sì wí pé èmi ó lọ. Wọ́n sì rán Rèbékà, arábìnrin wọn àti olùtọ́ rẹ̀, àti ìránṣẹ́ Ábrahàmù àti àwọn ọkùnrin rẹ̀ lọ. Wọ́n sì súre fún Rèbékà, wọ́n sì wí fún un pé ìwọ ni arábìnrin wa, kí ìwọ kí o sì ṣe ìyá ẹgbẹgbẹ̀rún lọ́nà ẹgbẹgbàárún, kí irú ọmọ rẹ kí o sì ní ẹnu bodè àwọn tí ó kórira wọn. Rèbékà sì dìde àti àwọn omidan rẹ̀, wọ́n sì gun àwọn ìbákasí ẹ, wọ́n sì tẹ̀lé ọkùnrin náà. Ìránṣẹ́ náà sì mú Rèbékà, ó sì bá tirẹ̀ lọ. Isaki sì ń ti ọ̀nà kàngàlà Eré ń bọ̀ wá, nítorí ìlú ìhà gúúsù ni ó ń gbé. Isaki sì jáde lọ ṣe àṣàrò ní oko ní àṣálẹ́, ó sì gbé ojú rẹ̀ sókè, ó sì rí i, sì kíyèsí àwọn ìbákasí ẹ ń bọ̀ wá. Rèbékà sì gbé ojú rẹ̀ sókè nígbà tí ó rí Isaki, ó sọ̀kalẹ̀ lórí ìbákasí ẹ, nítorí tí ó ti bi ìránṣẹ́ náà pé ọkùnrin èwo ni ó rìn bọ̀ ní oko láti wá ìpàdé wa nì. Ìránṣẹ́ náà sì ti wí fún un pé Olúwa mi ni. Nítorí náà ni ó ṣe mú ìbòjú, ó fi bo ara rẹ̀. Ìránṣẹ́ náà sì ro gbogbo tí òun ti ṣe fún Isaki. Isaki sì mú wá sínú àgọ́ Sara ìyá rẹ̀, ó sì mú Rèbékà, ó sì di aya rẹ̀, ó sì fẹ́ ẹ, a sì tu Isaki nínú lẹ́yìn ikú ìyá rẹ̀.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Genesis. Orí ìkẹẹ̀dọ́gbọ̀n. Abrahamu sì tún fẹ́ aya kan, orúkọ rẹ̀ a máa jẹ́ Ketura. Ó sì bí Simrani, àti Jokshani, àti Medani, àti Midiani, àti Ishbaku, àti Shua fún. Jokshani sì bí Sheba, àti Dedani. Àwọn ọmọ Dedani sì ni Ashurimu, àti Letushimu, àti Leomimu. Àti àwọn ọmọ Midiani, Efa, àti Eferi, àti Hanoku, àti Abida, àti Eldaa. Gbogbo àwọn wọ̀nyí ni ọmọ Ketura. Abrahamu sì fi gbogbo ohun tí ó ní fún Isaki. Ṣùgbọ́n àwọn ọmọ àlè tí Abrahamu ní, Abrahamu bù wọ́n ní ẹ̀bùn. Ó sì rán wọn lọ kúrò lọ́dọ̀ Isaki, ọmọ rẹ̀, nígbà tí ó wà láàyè, sí ìhà ìlà ọ̀run, sí ilẹ̀ ìlà ọ̀run. Ìwọ̀nyí sì lé ọjọ́ ọdún ayé Abrahamu tí ó wà, 75 ọdún. Abrahamu sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú ní ògbólógbòó, arúgbó. Ó kún fún ọjọ́, a sì kó jọ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Àwọn ọmọ rẹ̀, Isaki àti Ishmaeli sì sin ní ihò Makpela ní oko Efroni ọmọ Sohari, ènìyàn Hiti tí ó wà níwájú Mamre. Oko tí Abrahamu rà lọ́wọ́ àwọn ọmọ Heti, níbẹ̀ ni a gbé sin Abrahamu àti Sara aya rẹ̀. Ó sì ṣe lẹ́yìn ikú Abrahamu ni Ọlọ́run bùkún fún Isaki ọmọ rẹ̀. Isaki sì jókòó létí kàngàlà Ahiroi. Ìwọ̀nyí sì ni ìran Ishmaeli ọmọ Abrahamu tí Hagari ara Ejipti ọmọbìnrin ọ̀dọ̀ Sara bí fún Abrahamu. Ìwọ̀nyí sì ni orúkọ àwọn ọmọkùnrin Ishmaeli nípa orúkọ wọn ní ìran ìdílé wọn. Àkọ́bí Ishmaeli ní Bajotu àti Kedari àti Adbeeli àti Mipsamu àti Mishma àti Duma àti Masa, Hadari àti Tema, Jeturi, Nafishi àti Kedema. Àwọn wọ̀nyí ni àwọn ọmọ Ishmaeli. Ìwọ̀nyí sì ni orúkọ wọn ní orí-orí ìlú wọn, lé orí-orí ilé odi wọn, ìjòyè 12 lé orílẹ̀-èdè wọn. Ìwọ̀nyí sì ni ọdún ayé Ishmaeli, 37 ọdún. Ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́, ó sì kú, a sì kó jọpọ̀ pẹ̀lú àwọn ènìyàn rẹ̀. Wọ́n sì tẹ̀dó láti Áfílà lọ títí ó fi dé Ṣúrì tí ó wà níwájú Íjíptì, bi iwo tin lo si Assyria o si ku niwaju awon arakunrin re gbogbo iwon yi si ni iran Isaki omo Abrahamu Abrahamu bi Isaki Isaki si je ni 40 odun nigbati o mu Rebeka omobirin Betueli ara Assyria ti Padan Aramu arabirin Labani ara Assyria li aya Isaki si be Oluwa fun aya re nitori ti o yagan Oluwa si gba ebe re Rebeka aya re si loyun awon omo si njagudu ninu re o si wi pe bi o ba se pe be ni yo ri e se ti mo fi ri bayi o si lo bere lodo Oluwa Oluwa si wi fun pe orilede meji ni nbe ninu re iru eniyan meji ni yo ya lati inu re awon eniyan kan yo leju ekeji lo egbon ni yo si ma sin aburo nigbati ojo re ti yo bi si pe si kiyesi ibeji ni o wa ninu re akobi si jade wa o pupa ara re gbogbo ri bi ase onirun won si so ruko re ni Esau ati leyin yi ni li arakunrin re jade wa owo re si di gigise Esau mu a si so ruko re ni Jakobu Isaki si je ni 40 odun nigbati Rebeka bi won awon omodekunrin na si dagba Esau si se ologbon ode ara oko Jakobu si se oboro eniyan a ma gbe inu ago Isaki si fe Esau nitori ti o nje ninu eran ode re sugbon Rebeka fe Jakobu Jakobu si pa ipete Esau si ti inu igbede o si re Esau si wi fun Jakobu pe emi bi o fi ipete re pupa ni bo mi nitori ti o re mi nitori na ni a se npe oruko re ni Edomu Jakobu si wi pe ta ogun ibi re fun mi loni Esau si wi pe sa wo na emi ni nku lo yi ore kini ogun ibi yi o si se fun mi Jakobu si wi pe bura fun mi loni o si bura fun o si ta ogun ibi re fun Jakobu nigba na ni Jakobu fi akara ati ipete lentile fun Esau o si je o si mu o si dide o si ba ti re lo bayi ni Esau gan ogun ibi re.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a tún wá síwájú yín nísinsìnyí láti gbọ́ ọ̀rọ̀ yín. A bẹ̀bẹ̀ wí pé ìka ọwọ́ yín fún ara yín yóò kọ àwọn ọ̀rọ̀ wọ̀nyí sí wa lé ọkàn ní orúkọ Jésù. À ń bẹ̀ yín wí pé ẹ̀mí tí máa múni sùn tàbí tí máa múni tògbé lásìkò tí a ń ka ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ ń fi ìran ọ̀run hàn ni, a ń bẹ̀bẹ̀ wí pé irú ẹ̀mí bẹ́ẹ̀ ẹ lé wọn jáde lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí bí a ti ń gbọ́, bí a ti ń gbà, bí a ti ń dúró lé lórí, bí a ti ń fẹ́ láti ṣe é, kí ó mú ìyípadà ọ̀tún wá sí ìgbésí ayé olúkúlùkù wa lórúkọ Jésù. A dúpẹ́ pé ẹ ti gbọ́, ẹ là wá lójú láti rí ohun ìjìnlẹ̀ nínú ọ̀rọ̀ yín. Ẹ pà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín ní orúkọ Jésù Kristì Olúwa wa. Ẹ jẹ́ kí a ṣí Bíbélì wá sí Matthew orí kẹtàlá, ẹsẹ̀ 38. Oko lè ayé, irúgbìn rere lè àwọn ọmọ ìjọba, èpò sì lè àwọn ẹni búburú ni. Irúgbìn rere lè àwọn ọmọ ìjọba. Lónìí, a ń fẹ́ sọ̀rọ̀ nípa ọmọ ìjọba Ọlọ́run tàbí ìjọba ọ̀run ìkan náà ni. Àwọn ẹlòmíràn, bí a bá ń sọ nípa ọmọ ìjọba ọ̀run tàbí ọmọ Ọlọ́run, kì í yé wọn. Wọ́n máa ń rò wípé bí a bá jẹ́ ẹni tí a ti sàmì fún láti kékeré, bí a bá jẹ́ ẹni tí a ti sọ ní orúkọ Kristiẹni, orúkọ àwọn onígbàgbọ́, tàbí ẹni tí a ti máa ń mú lọ sí ilé ẹ̀kọ́ ọjọ́ ìsinmi láti kékeré, tàbí ọmọ tí a ti ka Bíbélì fún láti kékeré, tàbí bí a bá wá láti àwọn tí a máa ń pè ní agbolé ìgbàgbọ́, tó jẹ́ wípé lóòrọ̀ kùtùkùtù, bàbá alago, àsìkò gbo àjọ pé a ka Bíbélì, a máa ń ròyìn pé nítorí bẹ́ẹ̀ a jẹ́ ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì jẹ́ kó yé wa ẹni tí ń ṣe ọmọ Ọlọ́run tàbí ẹni tí kì í ṣe ọmọ Ọlọ́run. Àwọn ẹlòmíràn, wọ́n máa ń rò wípé ọmọlúàbí àti ọmọ Ọlọ́run wípé ìkan náà ni. Bí a bá rí ẹni tó ń rìn jẹ́jẹ́, ẹni tó ń sọ̀rọ̀ jẹ́jẹ́, ẹni tó lawọ́, ẹni tó máa ń ṣàánú àwọn alágbe, ẹni tí ó dàbí ẹni pé kì í nìkan jẹun, a máa pe àwọn ẹlòmíràn láti pín nínú àwọn ohun tí ó ní. A máa ń rò wípé irú àwọn bẹ́ẹ̀ wọ́n jẹ́ ọmọ Ọlọ́run, tàbí a máa ń rò wípé àwọn tí wọ́n ń lọ sí ilé ìsìn, ó ṣeéṣe kó jẹ́ ilé ìsìn àwọn tí wọ́n ń ka Bíbélì, tàbí àwọn tí wọ́n ju Bíbélì sílẹ̀ tí wọ́n ń gbé nǹkan mìíràn lọ́wọ́ nínú ẹ̀sìn wọn, tàbí ẹni tí ń gbàdúrà, ẹni tí ń gbà ààwẹ̀, tàbí ẹni tó tilẹ̀ jẹ́ wípé ó jẹ́ òṣìṣẹ́ ní àwọn ẹlẹ́yàmẹ̀yà ìjọ. A máa ń rò wípé irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wípé wọ́n ti di ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n Bíbélì ni amọ̀nà atọ́ka láti jẹ́ kí a mọ̀ wípé ẹni báyìí ni a ń pè ní ọmọ Ọlọ́run, tàbí ẹni báyìí ni kì í ṣe ọmọ Ọlọ́run. Ṣùgbọ́n níbi tí mo ti kà fún ọ, ó sọ fún wa wípé àwọn kan wà tí a pè ní irúgbìn rere, àwọn kan wà tí a ti sọ di rere nípa orí ọ̀fẹ́, tí a ti sọ di rere nípa ìwẹ̀ ìnùmọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì. Àwọn kan wà tí a ti yí wọn padà, tí wọ́n ti di rere, tí a ti mú nǹkan tí ó jẹ́ wípé ẹ̀dá àbínibí, tí ó ń jẹ́ kí a hu ìwà tí kò dára, tí a ti mú kúrò. Àwọn wọ̀nyí lè a pè ní ọmọ ọ̀run, ọmọ ìjọba ọ̀run. Kí ẹ̀kọ́ yìí kí ó lè yé wa dáradára, mo pín in sí ọ̀nà mẹ́ta. Ọ̀nà kínní, ọmọ Ọlọ́run. Àwọn wo ni Bíbélì pè ní ọmọ Ọlọ́run? Ìkejì, ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ó yẹ kí a mọ̀ wípé Bíbélì fi yé wa wípé àwọn kan wà tí wọ́n jẹ ọmọ nínú agbolé ìgbàgbọ́. Ìkẹta, ìfarajìn àti ìfaraẹnirúbọ àwọn ọmọ Ọlọ́run. Ẹni tí ó bá jẹ ọmọ Ọlọ́run nítòótọ́, kì í ṣòro mọ̀. A máa ń rí ní ìgbésí ayé wọn, a máa ń rí ìgbọràn wọn, a máa ń rí ìfaraẹnirúbọ wọn, a máa ń rí ìjólóòtọ́ wọn, ati ifarajin ti won ni ninu ijoba olorun wo lati akori kini awon wo ni omo olorun wo orin dafidi ori ketale ni ogorun ese ikejila ati ese iketala bi ila orun ti jina si iwo orun be li o mu ire koja wa jina kuro lodo wa bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re ese meji ti mo ka fun yi o dabi awon ese ti o kuru popo sugbon won je awon ese ti o kun fun ijinle itumo be ba nso nipa ore ofe olorun anu olorun idariji olorun be ba nso nipa ore ofe tin so wa di omo olorun lakoko o so fun wa wipe ke a to le di omo olorun olorun ni se nkan kan nipa ese ati ire koja ti o wa ni igbese aye wa mo mo wipe bi o ba je eni tin ka bibeli o mo wipe ohun ti o ya wa ya olorun ni ese ti o wa ni igbese aye wa nitori olorun wa ni oke a wa ni isale ohun to wa laarin eni to wa loke ati eni to wa ni isale ohun ni ese ti o je idena tabi idabo laarin wa tabi ke a so wipe enikan wa lori oke ikan wa ninu ogbun ohun ti o ya wa nipa ohun ni ese ti o wa ni igbese aye wa ke a lo gege bi apere ni ede miran ohun wa ninu imole awa wa ninu okunkun nitori be idabo wa laarin olorun ati eniyan gba ti a ba mu idabo yi kuro ti a ba mu awon ese won yi kuro igba na gan ni a mo wipe a di omo olorun o wa so fun wa wo le kan si ni ese ikejila bi ila orun ti jina si iwo orun be ni o mu ire koja wa jina kuro lodo wa bi o ba foju inu wo ohun ti a pe ni ila orun o je ibi ti orun ti yo laaro bi o ba foju wo o ba foju inu wo iwo orun o je ni asale nigba ti orun ba wo bi o ba wo lati ila orun si iwo orun o ri wipe won jina sira won popo popo e je wipe bi a ba mu nkan kan si iwo orun eni to wa ni ila orun ko le ri iru nkan be e ni onisamu fi wa wipe nje o je mo wipe o sese ki olorun sanu fun wa ki olorun ki o we ire koja wa nu ki olorun ki o mu aise dede wa ire koja wa awon ese wa ki o mu jina si wa gege bi ila orun ti jina si iwo orun bi o ba je be o je wipe awon ese won yi won ko si ni odo wa mo awon elomiran ojojumo ni won fi n je wo ese e je wipe ese yi wa ninu won ese yi wa ninu ago won ese wa ni igbese aye won sugbon a so fun a wipe bi a ba ti ni idariji olorun ti mu awon ese won yi kuro o ti mu ojina rere o dabi iwo orun bi o se jina si ila orun be ni a mu awon ire koja won e jina kuro lodo wa eyi ni o fi ri wipe ninu ijo wa nihin a ki fi ojojo isimi ojo aiko bayi ki a fi ma je wo ese a ki fi gbogbo ipade oju ile ka fi ma je wo ese a ki fi gbogbo akoko adura ki a fi ma je wo ese ki lo de nitori wipe ati mu awon ese won yi ati mu jina si wa o wa so fun ni ese iketala o ni bi baba ti se iyonu si awon omo be li oluwa nse iyonu si awon ti o beru re gba ti o ba gbo oro olorun a mu iberu wo inu okan re iberu olorun iberu idajo olorun bi olorun ba ti so fun o wipe ese o ma mu ijiya wa wipe ese ma mu idajo wa bi o ba je eni ti o fe sumo olorun o ri wipe bi olorun ti n so fun o ti o n fi awon ese re han o be ni iberu wonu okan re iberu lo ma mu olo gbadura iberu lo ma so mu o ke pe olorun wipe olorun dariji mi olorun sanu fun mi olorun mu ese mi kuro Olorun ma je ki awon ese won ki o je iparun mi oni bi o ba ti je eni to beru be eni to nwariri ni waju Olorun nitori awon ese re oni yo mu ese won yi kuro yo dariji o idariji ni o so wa di omo Olorun nitori be je ki o ye wi pe ki se gbogbo eni tin pe mi le Oluwa Oluwa ni o wo ijoba Orun ki se gbogbo eni tin ki gbe pe Oluwa Oluwa ni a pe ni omo Olorun kiki awon ti ati dari ese won ji kiki awon ti ati mu ire koja awon kuro kiki awon ti o je wi pe ese otun ma joba ni igbese aye won mo awon ni a npe ni omo Olorun bawo ni a se le segun ese bawo ni a se le bori ese iwe mimo je ki o ye wa Galatia ori keta Galatia ori keta lati ese ikejilelogun sugbon iwe mimo ti se gbogbo nkan ti se gbogbo nkan mo sabe ese ki a le fi ileri nipa igbagbo ninu Jesu Christi fun awon ti o gbagbo ohun ti a so fun anihin o je ohun ti a ti so fun ninu Rome ori keta bakan na we pe gbogbo eniyan le o sa ti se ti won si ti kuna ogo Olorun eni a fi so pe iwe mimo ti se gbogbo nkan mo sabe ese we pe iba se funfun iba se dudu iba se kuruntu iba se omowe iba se awon ti won wa ni oko ni abule tabi awon ti won wa ni ilu oni gbogbo eniyan patapata le ati fi si abe ese ti ese njoba ninu won ti ese njoba lori won oni sugbon a fi ileri pamo fun wa ninu igbagbo ninu Jesu Christi we pe be oba kepe Oluwa we pe a o gba wa la a o dariji wa a o mu iyipada otun wa si igbesi aye wa we se ikerin din logbon nitori pe omo Olorun ni gbogbo yin nipa bawo nipa igbagbo ninu Christi Jesu oni bi a se ndi omo Olorun ni we pe gbati a ko ese sile gbati a ko isu sile gbati a ko okunkun ati ise okunkun sile gbati a ko awon ire koja wa gbati a ko won sile gbati a so fun Olorun we pe ki o saanu fun wa we pe ki o wo ese wa nu ti a se fi oju igbagbo wo oke Calvary bi a ko tile ri ni oju iyara sugbon ti a mo we pe a mo pe Jesu Christi ku fun wa gbati a ti ri Jesu Christi pelu igbagbo ti a ri pe o da o ta eje re sile fun wa oni nipa be nipa igbagbo ninu Jesu Christi adi omo Olorun ninu Johanu ori kini Johanu ori kini lati ese ikewa oun si wa le aye nipa sere li asif ti da aye aye ko si mo o to awon ti re wa awon ara ti re ko si gba sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oroko re gbo e je ki o ye wa wi pe gbati Jesu Christi wa ki se fun awon Jew nikan soso ni Jesu wa fun won ni o wa le aye nipase re le a si ti da aye aye ko si mo o sese ki o ti ba awon elomiran pade awon ojiyan awon ti won ma n tako oro Olorun awon ti o je wi pe ninu iwa ailoye aikeko oro Olorun won ma n so wi pe Jesu ko wa fun awon eniyan dudu wi pe esin iborisa esin ibile esin abalaye wi pe eyi ni ni ti awa eniyan dudu wipe awa ti a tun lo gba esin kristiani ti a nka bibeli wipe ajeji esin ni fun eniyan dudu wipe patapata ni gbogbo aye gbogbo eniyan dudu ni o ye ko ma borisa sugbon oye ti o ye won ni wipe nipa Jesu le ati da gbogbo aye ati Nigeria ati Africa ati alawo dudu ati alawo funfun wipe nipa re le ati da ko si ohun kan ti a da leyin Jesu Christi nitori be je ki o yi o ki o fi awon ojiyan awon eleke ki o fi won sile o wa so wipe o to awon ti re wa awon ti re ko si gba o wa so fun ni ese kejila wipe sugbon iye awon ti o gba ibi kibi ti a ti le ri won iye awon ti o gba iba ase ni ile alawo dudu ni tabi awon alawo funfun iba ase awon Jew iba ase awon keferi ibi kibi ti ibaje iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ko sese fun o lati di omo Olorun lai gba Jesu Kristi gbo awon elomiran ma nso wi pe kasa ti jolo oto ninu esin kesin ta ba wa iba ase esin igbagbo iba ase esin miran ohun ti Olorun be lowo won ni pe ka won sa ti je olufokansin olooto wi pe awon mo wi pe ni ojo ikehin ati on tele Jesu ni o ati on tele elomiran ni o wi pe gbogbo wa patapata la o lo si ijoba run ki se be o oni awon ti o gba awon nikan le a fi agbara fun lati di omo Olorun ani o tun tenumo awon ti o gba awon na ti o gba oruko re gbo nigba ti a ba ti je wose wa ti a ti ko sile eyi ni o mu wa di omo Olorun e ni o mu wa di ajumo jogun pelu Jesu Kristi wo ninu Romu ori kejo Romu ori kejo lati ese ikerinla nitori iye awon ti an se amona fun lati odo emi Olorun wa awon ni se omo Olorun o sese ki o ti gbo eri awon elomiran nigba ti won wa ninu esin miran o sese ki won joko sori awo ki won si ma so fun Olorun wi pe Olorun fona han mi adura awon lojojumo ni pe Olorun fona han mi pe bi ibi ti mo wa ti ki ba se ona ona ti mo rin ti ki ba se ona Olorun sa fona han mi o sese ki awon wonyi ma mo ijile iru adura be sugbon ori wi pe lesese Olorun a ma mu oloka bibeli lesese emi Olorun a ma lu won ni kumo ese ti won da ni igbese aye won won sa ma so pe Olorun fona han mi titi a o fi to won si ona ihinrere awon won ti a se amona fun lati odo emi Olorun ti a mu won wa sinu irere ti oye wa ye won nisinsin wi pe ko si igbala ninu elomiran afi ninu Jesu Kristi nikan soso awon wonyi ni o di omo Olorun nipa igbagbo nipa ewenumo ese won ati nipa pe ati dariji won wese kedogun nitori eyin ko tun gba emi eru lati ma beru mo sugbon eyin ti gba emi sodomo eyin ti gba emi sodomo nipa yi ti a wa fi nke pe aba baba bi ki ba se wi pe emi sodomo yi wi pe Olorun fi ta wa lore a ki ba pade lo popo ona a ki ba pade ninu ahere a ki ba pade nibi ti won tin jo ti won tin korin ti won lago a ki ba pade nibi esin Olorun fun ara re nigba ti o ba ri ogbe okan wa Olorun fun ara re nigba ti o ba ri wi pe a n wa ojubo Olorun a n fe ri Olorun a n fe sin Olorun oun lo ma fun ani emi isodomo bi o ba je eni ti Olorun ti fi oye ese ye eni ti Olorun ti je ki o kunle ki o gbadura ki o je wese ki o ko sile ti o si ri pe alafi Olorun ti de ti o ri wi pe isegun lori ese o ti de si igbese aye re o ri wi pe Olorun se o ni olori re o fun ni emi isodomo je ki o ye o wi pe ati ri awon ti o lo si ile ikeko bibeli ti won le ka bibeli lati ibere de opin sugbon ti okan won o te okan won o lo sile okan won o gba fun Olorun lati le dari ese won ji won bi won tin jade o sese a le pe won ni oruko koruko a le pe won ni bishop a le pe won ni alufa sugbon emi isodomo ko je ti won awa ni Olorun se lori lori ire wi pe nigba ti a mo ese gege bi ese a se ko ese sile a ke pe Oluwa agba ise ori igi agbelebu ti Jesu Kristi agba agbo nigba yi gan ni Olorun fun ani emi isodomo wo ese kerindinlogun emi ti kara re emi ti kara re le o n ba emi wa jeri pe omo Olorun le awa ise emi ti kara re ni o n ba emi wa jeri wi pe omo Olorun le awa ise awon elomiran wa akonisina da n pe won to je wi pe bi enikan ba tin denu ijo won ma gba lowo an so pe ah gba to ti wonu ijo o ti di omo Olorun ki se ipo alufa ki se ipo adari kìí ṣe ipò àdarí ìdàpọ̀ ojúlé láti sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò lè sọ ẹnikẹ́ni di ọmọ ọlọ́run. A ò tilẹ̀ lè sọ ara wa pàápàá di ọmọ ọlọ́run bí ò bá jẹ́ wípé a ronúpò àdá. A kọ ẹ̀ṣẹ̀ wa sílẹ̀, a gba ìdáríjì látòkè wá. Ó ní ẹ̀mí fún ara rẹ̀ má gba iṣẹ́ ọlọ́run ṣe. Àlùfáà tí ó bá ń sọ fún ẹnìkan wípé ìgbà tó ti wá sínú ìjọ wa ó ti di ọmọ ọlọ́run. Láì ní àwọn ohun tí a ń retí lọ́wọ́ ẹni tí ó jẹ́ ọmọ ọlọ́run. Láì ní àwọn àmì ìyípadà ọkàn, ìyípadà ìgbésí ayé ẹni, láì ní irú nǹkan bẹ́ẹ̀, kí àlùfáà kan kí ó kàn sọ pé ó ti di arábìnrin o, ó ti di arákùnrin o, ó ti di onígbàgbọ́ máa wá dédé o, ọmọ ọlọ́run ni ó nísinsìnyí o. Kí àwọn ènìyàn kó sì pàtó pé lágbára ti di ọmọ ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Àwọn ẹlòmíràn wọn ní tó bá ti forúkọ sí káàdì kan ó ti di ọmọ ọlọ́run. Àwọn ẹlòmíràn wọn ní tó bá ti ń sanwó ní déédé nínú ìjọ ó ti di ọmọ ọlọ́run, kì í ṣe bẹ́ẹ̀. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí pé ọmọ ọlọ́run lè àwa ṣe. Mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan tẹ́tí sílẹ̀. Ṣé ó ṣeé ṣe kí ènìyàn kí ó máa wá sí ilé ìsìn, kí ó máa lọ sí ilé ijó ní àṣálẹ́, kí ó máa lọ sí ilé sinimá ní àṣálẹ́, kí ó máa lọ sí ìdí ọtí mímu ní àṣálẹ́, ibi tí ó ti ń mu ọtí yìí kí ẹ̀mí mímọ́ ọlọ́run kí ó máa sọ wípé ó kárí ọmọ dáadáa. Ìgbà tó ti lọ sílé ìsìn láàárọ̀ tó wá mu àmúyíra ọtí nísinsìnyí kó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé ó di ọmọ ọlọ́run, ìwọ náà mọ̀ pé kò ṣeé ṣe bẹ́ẹ̀. Ṣé ó ṣeé ṣe fún kẹ́nìkan máa wá sínú ilé ìsìn, kí ó di ọ̀sán bí ó bá ti délé kó fìjà pẹ́ta pẹ̀lú ọkọ ẹ̀, kó sọ wípé òun jẹ́ gba bẹ́ẹ̀, kó bẹ̀rẹ̀ sí jà, kó bẹ̀rẹ̀ sí ní pariwo? Ṣé níbi tó ti ń jà yìí, ṣé ó ṣeé ṣe kí ẹ̀mí ọlọ́run, ẹ̀mí mímọ́ ọlọ́run, ẹ̀mí òtítọ́ kí ó sọ fún wípé ọmọ ọlọ́run ni ìwọ ṣe? Rárá. Ìgbà tí ènìyàn bá kúnlẹ̀ lórí eékún ẹ̀, ṣùgbọ́n tí ó rí wípé òun jẹ́ ẹlẹ́ṣẹ̀, tí ó bẹ̀rẹ̀ sí ní kígbe, tí ó bẹ̀rẹ̀ sí ní sọkún, tí ó bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, tí ó ń jẹ́wọ́ fún ọlọ́run, tí kò fi ohunkóhun pamọ́, tí kò di ẹ̀bi ẹ̀ṣẹ́ tiẹ̀ lé ẹlòmíì lórí wípé èèyàn dáadáa ni mí, ọkọ mi lèèyàn burúkú, èèyàn dáadáa ni mí, ìyàwó mi ni ò ṣe é bá gbélé pọ̀, èèyàn dáadáa ni mí, bàbá àti ìyá mi àwọn náà ní tiwọn lọ́wọ́, èèyàn dáadáa ni mí, ṣùgbọ́n àwọn ìdílé wa àwọn lèèyàn burúkú, àwọn ẹlẹ́ṣẹ̀, ìyà ẹ̀ṣẹ̀ àwọn bàbá wa ni mò ń jẹ. Irú ẹni bẹ́ẹ̀ tí ó jẹ́ ẹni tí ó ń wí àwáwí, irú ẹni bẹ́ẹ̀ kò ní ní ẹ̀mí ọlọ́run láti sọ fún wípé ó ti di ọmọ ọlọ́run. Ẹni tí ẹ̀mí ọlọ́run máa bá jẹ́rìí ni ẹni tó ní ìrẹ̀lẹ̀, ẹni tó wá síwájú ọlọ́run, ẹni tó tún bá níwájú ọlọ́run, ẹni tó sọ fún ọlọ́run wípé òun kì í ṣe èèyàn dáadáa, wípé nínú ẹ̀ṣẹ̀ láti bí òun, nínú ẹ̀ṣẹ̀ ni ìyá òun lóyún òun, àti wípé òun fẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ kí ọlọ́run kí ó ṣàánú fún. Ẹni tó rọ̀ mọ́ àgbélébùú, ẹni tí ó wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù pẹ̀lú ìgbàgbọ́ àwọn ni ẹ̀mí ọlọ́run bá jẹ́rìí nínú ẹ̀mí wọn wípé àwọn ti di ọmọ ọlọ́run. Ó wá ń sọ fún wa, ó ní kì í ṣe àlùfáà, ó ní kì í ṣe ẹnikẹ́ni, kì í ṣe ajèrè ọkàn ló ń sọ wípé a ti di ọmọ ọlọ́run. Ẹ̀mí tìkára rẹ̀ lè ó ń bá ẹ̀mí wa jẹ́rìí wípé a ti di ọmọ ọlọ́run, wípé ọmọ ọlọ́run lè àwa ṣe. Bí a bá jẹ́ ọmọ ọlọ́run, àmì wo la fi mọ ọmọ ọlọ́run? Àwa tí a ti pẹ́ díẹ̀ nínú ìjọ, àwa tí a ní ẹ̀mí ọlọ́run, ó máa ń mọ bí ó ṣe ṣe kí o máa lọ lójú títì, kí o kàn tajú sókè kán kò rí ẹnìkan. Ẹ̀mí ọlọ́run á sọ fún ọ wípé arábìnrin wa nìyẹn. Bó bá ti ó lọ ba ẹ̀mí èèyàn máa sọ fún ọ wípé arábìnrin olúwa ni, wà ní arábìnrin ṣe gáfàrà fún mi o, mo fẹ́ di lọ́wọ́ díẹ̀. Ṣé onígbàgbọ́ nìyí? Òun pàápàá bí ó bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run, bí ó bá ti rí ìwọ náà tó rí àmì ẹ̀mí ọlọ́run lára rẹ, àmì ìrẹ̀lẹ̀, àmì ti Jésù Kristì, a ní arábìnrin, a lónígbàgbọ́ lòun. Wà á máa rò lọ́kàn yẹn pé òun láti jẹ ọmọ ọ̀jọ́ wa lélẹ́yìí, pé ṣé dípà nìyẹn àbí ẹ ṣe gáfàrà? A ní ṣé dípà lẹ́yìn náà ẹ gbára yín mú pé ọmọ ọlọ́run ni mí? Àmì nìyẹn. Ṣùgbọ́n ẹni tá a rí lóde tá a rí àmì ọmọ ọlọ́run, ẹni tá a rí lóde nínú ọ̀rọ̀ sísọ, nínú ìwọṣọ, nínú kí bí a ṣe ń ṣe nǹkan nínú ìgbésí ayé wa, kí a máa rí àmì ọmọ ọlọ́run. Ó yẹ kí a ní àmì ọmọ ọlọ́run. Bí yàtọ̀ sí pé a ti ẹ̀ ń sọ nípa ti ọmọ ọlọ́run, àwa tí a wá láti ìlú òkèrè tí kì í ṣe Èkó níhìn ni a ti bí wa, ó ṣeé ṣe kí a rí ara ilé wa kan kó pẹ́ ta àti ríra. Bí a ti wà, ó ṣeé ṣe kó jẹ́ ibùdó kọ̀ la wà. Ẹni yẹn a máa wò wá wípé ǹjẹ́ ara ilé mi kọ́ yìí? Àwa náà máa wò pé lágbájá ǹjẹ́ kò ju ara ilé mi?
1: bo ba nba elomi soro gba to ba ngbo ede enu e to ba ngbo oro enu e wa ma so pe nje lagbaje wa sumo die wa ni arakunrin abi arabirin nbo le ti wa ani ilu bayi ni ilu be ilu ti wa ilu be ni temi na ani emi na mo ro pe mo mo nje lagbaje ko ni baba e ani se mo won ni ani omo le kan na ni wa le ma tun sun seyin le ma gba yin mu ba bo se nri niyan ni awa ta ti e wa ninu ara ka ma tun so pe nipa ti omo olorun eni to ba ji omo olorun ari ami omo olorun ni ti iwoso ni ti irin ni ti soro ni ti ise si a o ri ami omo olorun kini ru ami ta fi mo omo olorun e je ki a wo peteru kini ori kini peteru kini ori kini lati ese ikerinla bi awon ele ti omo li aifi ara yin dasha bi ife kufe atijo ninu aimo yin sugbon gege bi eni ti o pe yin ti je mimo be ni ki eyin na si je mimo ninu iwa yin gbogbo nitori ati ko pe e je mimo nitori ti emi je mimo ami bi a se mo olorun niyi bi a se mo omo olorun o niyi o ni bi ele ti omo bi eni ti n gboran bi a ba ri omo olorun gere ti o ti n gbo nipa iwoso onigbagbo lo ma so fun olorun pe olorun dariji mi o bi omo pe be ni o wa lese kese lo ti se atunse igbese aye re bi o ba je omo olorun bi o ti n gbo nipa pe ko dara lati je akobirin jo we pe oko kan aya kan lese kese lo ti n so fun olorun we pe olorun fun mi lori ofe o kin le se ohun to fe kin se awon yi ni a pe ni omo olorun yegbo eni to n gbo oro olorun to n gun ejika eni to n gbo oro olorun to n dagunla eni to n gbo oro olorun to n se be ni pe eyi ni ko kan mi ami omo olorun da ni igbesi aye re bi abaje omo olorun iwa tutu iwa mimo eso ti emi yo wa ni igbesi aye wa o ni bi ati je omo olorun se amo we pe mimo le olorun ṣe amọ̀ wípé ẹ̀ṣẹ̀ kò sí lọ́wọ́ ọlọ́run ó ní torí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó pè yín ti jẹ́ mímọ́ àwọn ẹlòmíràn kò mọ ẹni tí ó pè wọ́n wọn kò mọ̀ wípé ọlọ́run ọ̀run òun ni ó pè wá sínú agbó òun ni ó pè wá láti ṣe wá lólóríire òun ni ó pè wá láti jẹ́ ẹni bí ẹni tinú rẹ̀ ó ní bí a bá jẹ́ ẹni ti ọlọ́run ọmọ ọlọ́run bí ẹni tí ó pè wá ti jẹ́ mímọ́ bẹ́ẹ̀ ni kí àwa pàápàá kí a jẹ́ mímọ́ nínú ìwà wa gbogbo ninu ohun gbogbo ti a n se ye ki a wo heberu ori kejila lati ese ikefa nitori pe eni ti oluwa fe o ni ibawi a si ma na olukuluku omo ti o gba ye ki a duro nibe ara mi a ma ri awon elomiran o ma wa si inu ile isin wa nihin bi o ba si ri won nigba miran ti won o ba wa to ba bi won pe ki lo de arabirin a o ri yin mo a ni ohun wa sibe yin mo se o si o o ni ko si ife nbe ni bawo lo se mo ibi ti jesu njoba ibi ti oro olorun ti fese mule ibi ti emi olorun ko fi wa sile ni igba kankan ri ibi ti o je wipe bi a ti n kunle were bayi be ni olorun gbadura wa ibi ti iwa mimo ti o joba si bawo lo se so pe ko si ife nibe o ni ojojumo ti n ba ti wa se lo ma dabi eni pe won ti lo royin mi fun oluso agutan gbogbo iwa lebu owo mi patapata a kan ma la won lesese ni ojojumo lo dabi eni pe ko ye mi bi won ba ti n soro olorun bi igba tan na mi legba ninu emi ni o mo pe ife olorun niyen ohun la ka yi o ni nitori pe eni ti oluwa fe ohun ni bawi bi oro olorun ba na wa legba bi oro olorun ba n lu wa nikumo bi oro olorun ba n so fun wipe ona wa o da to ọ̀rọ̀ ẹnu wa ò dáa tó ìṣe wa ò dáa tó aṣọ wíwọ̀ wa kò dára tó ìlọkọláya wa kò dára tó àti jíjẹ mímu kò dára tó ọ̀nà tí a ń gbà ṣiṣẹ́ wa kò dára tó bí ọlọ́run bá ń bá wí ìfẹ́ ọlọ́run ni àwọn ẹlòmíràn máa ń sọ pé ìjọ tí wọ́n wà ń sìn gbà táwọn ti kúrò ní dípà ìjọ dáadáa wọn kì í bẹ́nikẹ́ni wí ò bá kóbìnrin jọ ò bá jẹ́ òmùtí ò bá máa jalè nǹkan kí nǹkan tó ń wọ̀ tó bá máa ṣe wípé wọn kì í bẹ́nikẹ́ni wí bẹ́ kò sí ìfẹ́ ọlọ́run ń bẹ́ ìfẹ́ ọlọ́run wà níbi tí a ti ń bá ni wí nítorí pé ẹni tí olúwa fẹ́ òní bá wí a sì máa na olúkúlùkù ọmọ tí ó gbà ẹ máa mú sùúrù lábẹ́ ìbáwí ọlọ́run ń bá yín lò bi omo ni nitori pe omo wo ni nbe ti baba ki ba wi elomiran bi aba ti ba wi die gege bi oro olorun a ma kaakiri a ma rojo a ma ti ojule kan de ojule keji we pe won ti sile mi o won ti doju so mi o ni ninu adugbo wa ni adugbo wa won je nsimi nitori asise kekere kan ti mo se to ba ri ibawi ton fun mi ko si ife ninu ijo ko si ele ninu ijo ki o ye kan ma ba ni kedun sugbon tori asise kan ti mo se won ti da mi duro bi o ba mo ife olorun o mo soro labe ibawi nitori olorun o ma npa ni wi gege bi omo oni tani o je omo olorun tooto ti omo ti olorun ki ba wi wese kejo oni sugbon bi eyin ba wa le si ibawi bi eyin ba wa le si ibawi ninu eyi ti gbogbo eniyan ti je alabapin nje omo ale ni e ki se omo wo dara dara wo bibeli bi o ba je emi gege bi oluso agutan ni mo ro iru ede bayi o sese ki elomiran ki o jade ninu ijo ki o so wi pe ah ah bawo ni oluso agutan eyan olorun bawo ni o se le pe eyan ni omo ale nigba ti o je wi pe a fe sin olorun ni a se wa sinu ijo o ri ohun ti olorun so fun wa o ri bi emi olorun bi o se jolo to si to so wi pe gbogbo eniyan patapata ni o ye ki o wa labe ibawi bi a ba se ohun ti o dara oni sugbon o bi a ba nse ohun ti o dara ti won ba so fun wa pe ah ejule o ma kan ni o ma fowo kan o bo su sori aga ejule o bo pariwo lasiko lasiko ti a se ijosin ejule o bi o je pe ani kokorin kokorin daada ton so pe ah lagbaja okorin ah ejule o e ma fowo kan ma kan ni o a ki ba wi o bi won so wi pe ah lagbaja o ma ji owo ijo ejule o e ma fowo kan o idajo ti owo olorun lo wa o gba to ba di orun apadi a ma bo lohun yanju e iru nkan te lo mi nfe niyan mo gbadura we pe ki enikeni ninu wa ki o ma je ma kan ki o ma je enikeni eni ti a ni le ba wi eni ti a ni le so pe ah arakunrin yi ni o dara o arabirin eyi ni o da baba feran ara wa bi a ba je omo olorun bi a ba je ile ti omo o ye ki a le ma ba ni wi nigba ti a ba se ohun ti ko dara o ni pelu pelu ni ese ikesan awa ni baba wa nipa ti ara ti n to wa awa si n bu ola fun won awa ki yo koko teriba fun baba awon emi ki a si ye nitori won to wa fun ojo die bi o ba ti dara loju won sugbon ohun fun ere wa ki awa ki o le se alabapin iwa mimo re iyi ni olorun so fun awe pe bi a ba je eni bi tinu olorun bi a ba je omo olorun a o fi han ninu iwa wa ami omo olorun yo wa ni igbese aye wa pelu je ki a wo akori keji omo ninu agbo ile igbagbo o ye ki a mo we pe ohun kan wa ti a n pe ni agbo ile igbagbo agbo ile igbagbo yi ki se ibi ti a n gbe ni ile wa a n so nipa ijo nihin nibi ti a wa we pe a je agbo ile igbagbo bawo ni o se ye ki a se ninu agbo ile igbagbo bawo ni a se le mo we pe a je omo olorun ni agbo ile igbagbo wo Galatia ori kefa ese ikewa nje bi ati ri akoko eje ki a ma sore fun gbogbo eniyan ati paapa fun awon ti se ara ile igbagbo awon wonyi bawo ni a se mo we pe enikokan wa a je omo ninu ile omo ninu ijo awon ami wo la fi mo we pe ati ni isodomo o ye ki o ye wa wi pe awon elomiran o ma ya mi lenu bi mo ba n gbo ede ti awon elomiran ti won lo lenu nigba ti won ba binu to ba n gbo bon se n soro won so wi pe awon ko gba enikeni gege bi baba ninu igbagbo awon ko gba enikeni gege bi alufa jesu nikan la won gba o ye ki a mo wi pe bi a ba wa ninu ijo a je omo fun alufa ni bi a ba wa ninu ijo a je omo fun oluso agutan aba ihu lori aba darugbo gba ti a ti wa ninu ijo eni to je oluso agutan iba kere ju mi lo iba si dagba ju mi lo bi a ba ti pe eniyan ni oluso agutan o je bi baba fun wa a si lati ni iteriba ani lati ni igboran bi a ba so fun a wi pe nkan to nbere yi oluso agutan ti fun a ni down ni igba kan wi pe bayi lori igba to ba ti gbo wi pe oluso agutan baba lo je fun o ninu igbagbo oni lati teriba oni lati gbo oro olorun sugbon ki se wi pe ka so wi pe oluso agutan ma ti so fun wa dara o si ti laye wa ninu olorun wi pe oko kan aya o ti e si bibeli fun wa o la wa loye daada ti e lo so ti e lo so mi o gba enikeni ti baba ninu igbagbo mi o sin enikeni temi ni mo wa jeje mi ni mo wa mo sin olorun ni o le sin olorun lai teriba fun oro olorun o le sin olorun la to ba ndaga la masa si oro olorun ka so fun wi pe ati so bayi ati ko ni bayi ko so pe o gba iru eni be ko le je omo olorun wo galatia ori kerin ese ikokandilogun eyin omo mi kekeke eyin ti mo tun robi eyin ti mo tun robi titi a fi se eda kristi ninu yin mo fe bi o ni awon ibere se gbogbo awon ti won wa ni ijo ni ekun galatia se gbogbo won ni won je ipere awon mo kekeke rara arugbo wa ninu won agbalagba wa ninu won awon to le fori ko forun ko fese ko poko awon ti won mo we debi ta mo we de o sese kan wa laarin won awon to je pe won ni se lowo won lowo won ni nkan popo won wa laarin won o je mo gbogbo won patapata atomode atagba atarugbo awon ti paul apostle to ti se wahala le lori nipa ti ijoba olorun o ni eyin omo mi kekeke nitori be o ye ki igbe ega ki o kuro lokan wa bi a ba wa ninu ijo aje omo lowo oluso agutan aje omo lowo eni tin dari aje omo lowo eni tin koni ni oro olorun o ye ki a ni iteriba bi a ba je omo ni toto a fi han nipa irele a fi han nipa iwa ti a ni ati nipa bi a se ko ara si oro olorun ninu korinti kini ori kerin korinti kini ori kerin lati ese ikedogun nitori bi eyin ti le ni egbarun olukoni ninu kristi sugbon eyin ko ni baba popo nitori pe ninu kristi jesu ni mo ti fi ihirere bi yin nihin ni paul tun so fun awon elomiran ari apere nihin awon elomiran ti oye oye won ma so fun wa wi pe gbogbo yin se oluso agutan na ni gbogbo yin ni ni ekun ketu ni ekun alimoso ni ekun agege ni ekun mushi ni ekun isoro gbogbo yin na oluso agutan kan soso ni gbogbo yin ni ti yi o tun ma le gba kan oye oye won sori awon ara galatia awon wa ni bomiran paul n so fun won wi pe o nje baba fun won gba to tun ba awon ara korinti soro awon ti won wa ni ilu miran gedegede to yato si galatia o tun so wi pe won le ni egbarun awon olukoni sugbon ohun nikan soso o nje baba fun awon ara korinti o nje baba fun awon ara galatia awa ti an tele bibeli bi a ba n ka bibeli inu wa ma n dun a ma n so fun olorun pe a dupe wipe o je ki deeper o je ki a ba bibeli pade o fun wa ni o fun ni eko eko ti bibeli bi a ba tin wa so bibeli enikeni lo mo we pe a ki se amulumala a ki gbo jege pelu enikeni gege bo ti ri gan la ma n so fun wa o ye ki iwo papa to wa je oloriire ti olorun mo wa to wa ni iru ijoba yi ijo ti a tin ko ni ni oro olorun ijo ti a ti joko ninu oro olorun ti a ki se amulumala ti a ki fi bopo boyo fun enikeni o ye ki inu re ki o le ma dun ki o ma bi lowo olorun pe ki olorun ki o fun o lori ofe ki o je omo omo ti gboran omo ti se gege bi oro olorun omo ti duro gege bi eko ihinrere wipe ohun gbogbo ti a ti so fun wa ohun gbogbo ti a ti la wa loye nipa re wipe a o duro gege bi oro olorun kini o ye ki o je ifaraji ati ifaraini rubo awon omo olorun kini o ye ki o je ifaraji ati ifaraini rubo awon omo olorun awon elomiran ti won wa ninu ijo o se wala nu wipe won ko se gbekele awon elomiran ti o wa ninu ijo o se wala nu wipe won ko je ni ti o ni ifaraji bi se bi baba bi o ba se ohunkohun ba je agbe ni baba bi ohun ba ti de lati ile iwe to ba je omo to gbon omo to se daada bo be lo mu oko be lo mu ada bo wa ni nbo lo nlo a lo nfe lo ba baba ninu oko bi baba ba je bi gbena gbena bi omo tin de lati ile iwe ni omo mu bo je sobiri bo je nkankan to fe mu a be si ni mu mo ni kilo de ah a lo nferan baba lowo ni bi a ba ri enikeni boya iya lo ntaja loja ni bi omo ba tin de lati ile iwe bo se nboso ile iwe bo se njeun bo se nse nkan be lo nlo ba mama loja wi pe ohun fe lo ba mama iru awon be la npe ni omo omo toto omo rere ninu ebi ṣugbọn iwo ti o je omo ijo o gbo sisun o gbo sise ise wa ninu ijo o se ijo lo to ari lowo re ko si ohun ti won se ninu ijo to nda si te ni pe ko de ko jeun te ni pe ko de ka gbadura fun o te ni wi pe to ba ti wa nkan ki nkan to ba ti nfe mo fe ri oluso agutan ko ri oluso agutan mo fe adura ka gbadura fun o mo fe ko bibeli ko se ka se fun o mo fe iwe wa inu iwe mimo o ti e lowo to ma fi ra ka ra fun o ka kan ma bo lojojumo ewo ni ise esin ti re ewo ni ifaraji ti re ewo ni ifa eni rubo ti re se o kan fe ma wa ko ma wa ko ma jade ko ma wa ko ma jade lai ri nkan se fun olorun o ye ko gba yewo ninu odun titun yi wi pe o fe je omo ti o ni ifaraji ifa eni rubo eni ti o je olooto eni ti o n gboran si gbogbo ife oro olorun ki a si je gege bi omode akoko si fun lati ka ese olorun popo sugbon ki a wo Matthew ori keji dilogun Matthew ori keji dilogun lati ese iketa o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi omo kekere eyin ki yo le wole ijoba orun opolopo ni o dabi eni wo pe obo le aki won lojo idajo a si ya opolopo lenu awon ti won tin ro we pe tara ijoba olorun la nlo jesu nso fun we pe ka mo soro we pe awon wonyi papa awon aposteli o ni aposteli awon ti won jiyan laarin ara won wi pe ta le eni ti o poju ninu ijoba orun wo lati ese ikini lakoko na le awon omo ehin jesu to wa won bi pe ta le eni ti o poju ni ijoba orun nje yi ki se ibere igberaga ibere mo ti totan ibere we pe mo dara ju awon elomiran lo ta le o poju ninu ijoba orun jesu si pe omo kekere kan sodo re o mu duro laarin won o si wi pe looto ni mo wi fun yin bi ko se pe eyin ba pada ki e se dabi awon omo kekere eyin ki o le wole ijoba orun nitori be o ye ki a gbadura o ye ki a so fun olorun wi pe an pe ni omo olorun o gba ore ofe popo o gba ami omo olorun ni igbese aye wa ami rele ami ka woso bi onigbagbo ka rin bi onigbagbo ka soro bi onigbagbo ka se gbogbo nkan gege bi onigbagbo ki a pada lati ni okan to te okan to ro okan to se ko okan to se dari okan to je pe bi atile bani wi a o gba gege bi omode ife wa koni diku ijolo to wa koni diku elomiran bi aba ti ba wi o di ki o wu o di ki o ma le ba enikeni soro o di ki o ma le wa sinu ijo kani kilode ka tun ma be pe pa fe ko wo ijoba olorun ipe ma gba nkan yi sodi o look sure ago ton fe ire re ni awon adari fe ore re ni won fe se olore ni ma gba nkan won yi sodi bon se ba mi soro yen ko te mi lorun ewo ni o te olorun se be lese ni wa tolorun mu akuro lati oko aginju to si mo wa si ijoba olorun to n we wa mo lojojumo to n fo wa mo lojojumo to n soro oro won yi oro ijoba olorun to n so so lojojumo ka ba le se wa pe ma se gba oro olorun sodi je ki a da bi omo kekere eni ti o ni okan ti o rele eni ti o n fe se ife olorun e je ki a dide duro e je ki a dide duro ki a so fun olorun wi pe a fe je omo olorun ni toto bi o ba ti ni idariji ese ati n tenu mo lojojumo gbadura titi o firi pe ati dari ese re je o so fun olorun we pe o fe je ile ti omo o si nfe ni ami awon omo olorun o nfe ki emi olorun ki o ma ba emi re jerin ni igba gbogbo wi pe o ti di omo olorun dide duro lati gbadura ma se lo si lai ri wi pe o ti ni ore ofe o ti di atunbi o ti gba idariji o ti di omo olorun o si ti ni agbara isodomo emi isodomo ni igbese aye re so fun olorun ki o so gbadura titi emi olorun yo fi ba emi re jere wi pe o ti di omo olorun.

Èyí ni àmì tí a fi ń dá ọmọ Ọlọ́run mọ̀. Ṣùgbọ́n ní ìdàkejì, a rí i wípé àìgbọ́ràn àti ìṣọ̀tẹ̀ ni a fi ń dá àwọn ẹlẹ́ṣẹ̀ àti àwọn ọ̀tá Ọlọ́run ni a fi ń dá wọn mọ̀. A ó sọ nípa ìkókó méjì nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí yìí. Ìkíní, ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ẹjọ́ tí Olúwa ń bá àwọn ọlọ̀tẹ̀ wí. Ìkejì, ìpè sí ìgbọràn àti ìjọ̀wọ́ ara ẹni. Jẹ́ kí a wo ìwé òwe láti orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Nítorí tí èmi pè, tí ẹ̀yin sì kọ̀, tí èmi na ọwọ́ mi, tí ẹnìkan kò sì ká sí. Ṣùgbọ́n ẹ̀yin ti ṣá gbogbo ìgbìmọ̀ mi tì, ẹ̀yin kò sì fẹ́ ìbáwí mi. Èmi pẹ̀lú ó rẹ́rin ìdààmú yín, èmi ó ṣe ẹ̀fẹ̀ nígbàtí ìbẹ̀rù yín bá dé. Jẹ́ kí a dúró níhìn-ín. Ó jẹ́ ohun tí ó kọni lóminú àti ohun tó bani nínú jẹ́ wípé nígbàtí Ọlọ́run pe àwọn ọmọ Ísíráẹ̀lì, wọ́n kọ etí ikún sí ìpè Ọlọ́run. Èyí jẹ́ wípé wọn ò gbọ́, wọn ò gbà, wọn ò fẹ́ láti ṣe ìfẹ́ Ọlọ́run. Ní orílẹ̀-èdè wa, bí ẹni tí ó juni lọ, bí ó bá ń pe ni, ó jẹ́ ìwà ìrẹ̀lẹ̀ àti ọ̀wọ̀ fún ẹni tí ọ̀wọ̀ yẹ nígbàtí a bá dá a lóhùn. Gẹ́gẹ́ bí àmọ́ Ísíráẹ̀lì ti mọ̀, bí ọba ní Ísíráẹ̀lì bí ó bá ń pe ẹnikẹ́ni, ọba tí ó ń pè ọ́ yìí, bí ó bá ti rán àwọn oníṣẹ́ rẹ̀ wípé ọba fẹ́ rí ọ, ohun gbogbo tí ó ń ṣe, bí ó tilẹ̀ wò kí nǹkan náà kí ó ti ṣe pàtàkì tó, ni o ní láti fi sílẹ̀ kí o jẹ́ ìpè ọba. Ṣùgbọ́n ọba ọ̀run, Ọlọ́run ọ̀run, òun ayé, ẹlẹ́dàá ohun gbogbo, ó ń pe àwọn ọmọ Ísíráẹ̀lì. Ṣùgbọ́n ó ṣe ni láàánú wípé wọ́n kọ ìpè Ọlọ́run, wọ́n kọ ohùn Ọlọ́run. Ṣé a mọ̀ bí ọba bá ń pè wá, tàbí bí bàbá nínú ilé, tàbí bàbá gbogbo agboolé, ó ń pe ẹnìkan nínú wa. Bí a bá ṣe àìgbọràn sí ìpè yìí, a ó rí wípé ìjìyà yóò dé nítorí bẹ́ẹ̀. Èyí ni Ọlọ́run fi ń sọ fún ọ ni wípé ìgbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wọn, ìgbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí Ọlọ́run ọ̀run òun ayé, ìgbà tí òun ti pè wọ́n gẹ́gẹ́ bí olùfẹ́, ṣùgbọ́n tí wọn kò ka ìpè òun sí wípé nítorí bẹ́ẹ̀ òun ó rẹ́rìn wọn nígbà tí ìdààmú bá dé, òun ó sì ṣe ẹ̀fẹ̀ nígbà tí ìbẹ̀rù wọn bá dé. Nínú ẹsẹ̀ 27, nígbà tí ìbẹ̀rù yín bá dé bí ìjì àti ìdààmú yín bí àfẹ́yíká ìjì, nígbà tí wàhálà àti àròdún bá dé sí yín, nígbà náà lé ẹ̀yin ó ké pè mí, ṣùgbọ́n èmi kì yóò dáhùn. Wọn ó ṣàfẹ́rí mi ní kùtùkùtù, ṣùgbọ́n wọn kì yóò rí mi. Níhìn-ín ni a rí wípé Ọlọ́run ó ń bá àwọn ọmọ Ísíráẹ̀lì wí, ṣùgbọ́n kì í ṣe fún àwọn ọmọ Ísíráẹ̀lì nìkan. Ìbáwí yìí kan náà ni ó kan gbogbo ẹlẹ́ṣẹ̀ lónìí àti gbogbo aṣáko, gbogbo apẹ̀yìndà. Apẹ̀yìndà ni a ń pè ní aṣáko. Èrèdí tí a fi ń pe apẹ̀yìndà ní aṣáko ni wípé ó kúrò ní ilé, ó kúrò lábẹ́ ìtọ́jú Ọlọ́run, ó kúrò lábẹ́ ìfẹ́ Ọlọ́run, ó ṣáko lọ. Ó lọ láti máa gbé ilẹ̀ iyọ̀ níbi tí ẹnìkan kì í gbé. Ó lọ ń gbé aṣálẹ̀, ẹni tí ó jìnà sí Ọlọ́run, ẹni tí ó ti pẹ̀yìndà, ẹni tí ó jẹ́ ọmọ onínàkúnà tí Ọlọ́run ń pè ṣùgbọ́n tí kò ká Ọlọ́run sí, òun ni à ń pè ní aṣáko tàbí apẹ̀yìndà. Èyí kan náà ni Ọlọ́run ń sọ fún ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ ẹlẹ́ṣẹ̀, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ aṣáko, ẹnì kọ̀ọ̀kan tí ó jẹ́ apẹ̀yìndà wípé nígbà tí òun pè wọ́n sí abẹ́ àkóso, sí abẹ́ ọ̀rọ̀ òun, sí abẹ́ ìtọ́jú àti ìlànà, ṣùgbọ́n tí wọ́n ṣá àwọn nǹkan wọ̀nyí tì wípé ìdájọ́ yóò bá àwọn ènìyàn bẹ́ẹ̀. Láti ìgbà tí ènìyàn ti ṣubú nínú ọgbà yìí dẹ́nì ni a ti rí wípé àìgbọràn àti ọ̀tẹ̀ ti wà nínú ẹnì kọ̀ọ̀kan tí a bí sínú ayé yìí. Bí o bá wo àwọn ọmọ kéékèèké bí wọ́n ti ń dàgbà, a máa ń rí

0: Genesisi, orí ìkẹrìndínlọ́gbọ̀n. Ìyàn kan sì mú ní ilẹ̀ náà, lẹ́yìn ìyàn tí ó tètè kọ mú ní ọjọ́ Abrahamu, Isaki sì tọ Abimeleki, ọba àwọn ará Filistia lọ, sí Gerari. Olúwa sì farahàn, ó sì wí pé, má ṣe sọ̀kalẹ̀ lọ sí Íjíbítì, jókòó ní ilẹ̀ tí èmi ò wí fún ọ, má ṣe àtìpó ní ilẹ̀ yìí, èmi ó sì pẹ̀lú rẹ, èmi ó sì bùkún fún ọ, nítorí ìwọ àti irú ọmọ rẹ, ni èmi ó fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún. Èmi ó sì mú ara tí mo bú fún Abrahamu, bàbá rẹ̀ ṣe. Èmi ó sì mú irú ọmọ rẹ̀ bí sí i, bí ìràwọ̀ ojú ọ̀run. Èmi ó sì fi gbogbo ilẹ̀ wọ̀nyí fún irú ọmọ rẹ̀. Àti nípasẹ̀ irú ọmọ rẹ̀ ni a bùkún gbogbo orílẹ̀-èdè ayé. Nítorí tí Abrahamu gba ohùn mi gbọ́, ó sì pa ìlọ mi, àṣẹ mi, ìlànà mi, àti òfin mi mọ́. Isaki sì jókòó ní Gerari. Àwọn ọkùnrin ibẹ̀ náà bí i léèrè ní ti aya rẹ̀. Ó sì wí pé, arábìnrin mi ni, nítorí tí ó bẹ̀rù àti wí pé aya mi ni. Ó ní kí àwọn ọkùnrin ibẹ̀ náà kí ó má bàa pa mí nítorí Rebeka, nítorí tí òun ní ẹwà láti wò. Ó sì ṣe nígbà tí ó jókòó níbẹ̀ pẹ́ títí ni Abimeleki ọba àwọn ará Filistia wò òde ní ojú fèrèsé, ó sì rí i, sì kíyèsí. Isaki ń bá Rebeka aya rẹ̀ wẹ́. Abimeleki sì pé Isaki, ó sì wí pé, kíyèsí nítòótọ́, aya rẹ̀ ní í ṣe. Ìwọ àti ṣe wí pé arábìnrin mi ni. Isaki sì wí fún un pé, nítorí tí mo wí pé kí èmi kí ó má bàa kú nítorí rẹ̀. Abimeleki sì wí pé, kí ni èyí tí ìwọ ṣe sí wa yìí? Ọ̀kan nínú àwọn ènìyàn, ìbálọ ẹbá aya rẹ̀ ṣe ìṣekúṣe ń kọ́, ìwọ ìbá sì mú ẹ̀ṣẹ̀ wá sí orí wa. Abimeleki sì kìlọ̀ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ wípé ẹnikẹ́ni tí ó bá tọ ọkùnrin yìí tàbí aya rẹ̀, kíkú ni yóò kú. Nígbà náà ni Isaki fúrúgbìn ní ilẹ̀ náà, ó sì rí ọrọ̀rùn mú ní ọdún náà. Olúwa sì bòsí fún un. Ọkùnrin náà sì di púpọ̀, ó sì ń lọ sí iwájú, ó sì ń pọ̀ sí títí ó fi di ènìyàn ńlá gidigidi, nítorí tí ó ní agbo àgùntàn àti ìní agbo ẹran ńlá àti ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ̀. Àwọn ará Filistia sì ṣe ìlara rẹ̀. Nítorí gbogbo kànga tí àwọn ọmọ ọ̀dọ̀ bàbá rẹ̀ ti wà ní ọjọ́ Abrahamu bàbá rẹ̀, àwọn ará Filistia dí wọn, wọ́n sì fi erùpẹ̀ dí wọn. Abimeleki sì wí fún Isaki pé, lọ kúrò lọ́dọ̀ wa, nítorí tí ìwọ lágbára púpọ̀ jù wá lọ. Isaki sì ṣí kúrò níbẹ̀, ó sì pa àgọ́ rẹ̀ ní àfonífojì Gerari, ó sì jókòó níbẹ̀. Isaki sì tún wa kànga omi tí wọ́n ti wà ní ọjọ́ Abrahamu bàbá rẹ̀, nítorí tí àwọn ará Filistia ti dí wọn lẹ́yìn ikú Abrahamu. Ó sì pe orúkọ wọn gẹ́gẹ́ bí orúkọ tí bàbá rẹ̀ sọ wọ́n. Àwọn ọmọ ọ̀dọ̀ Isaki sì wà lẹ̀ ní àfonífojì ni, wọ́n sì kan kànga ìsun omi níbẹ̀. Àwọn darandaran Gerari sì ń bá àwọn darandaran Isaki jà wípé tiwa ni omi náà. Ó sì sọ orúkọ kànga náà ní Eseki, nítorí tí wọ́n ń bá a jà. Wọ́n sì tún wa kànga mìíràn, wọ́n sì tún jà nítorí èyí náà pẹ̀lú. Ó sì sọ orúkọ rẹ̀ ní Sitna, ó sì ṣí kúrò níbẹ̀, ó sì wa kànga mìíràn, wọn kò sì jà nítorí rẹ̀. Ó sì pe orúkọ rẹ̀ ní Rehoboti, ó sì wí pé, ǹjẹ́ nígbà yìí ni Olúwa tó fi ààyè fún wa, àwa ó sì máa bí si ní ilẹ̀ yìí. Ó sì gòkè láti ibẹ̀ lọ sí Beersheba. Olúwa sì farahàn ní ìrù ọjọ́ náà, ó sì wí pé, èmi ni Ọlọ́run Abrahamu bàbá rẹ, má ṣe bẹ̀rù nítorí tí èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì bù sí fún ọ, èmi ó sì mú irú ọmọ rẹ rẹ̀ nítorí Abrahamu ọmọ ọ̀dọ̀ mi. Ó sì tẹ pẹpẹ kan níbẹ̀, ó sì ké pe orúkọ Olúwa, ó sì pa àgọ́ rẹ̀ níbẹ̀. Àwọn ọmọ ọ̀dọ̀ Isaki sì wa kànga kan níbẹ̀. Nígbà náà ni Abimeleki tọ̀ ọ́ láti Gerari lọ àti Ahusati, ọ̀kan nínú àwọn ọ̀rẹ́ rẹ̀, àti Fikoli, olórí ogun rẹ̀. Isaki sì bí wọn pé, nítorí kí ni ẹ̀yin ṣe tọ̀ mí wá? Ẹ̀yin ṣàkórira mi, ẹ̀yin sì ti lé mi kúrò lọ́dọ̀ yín. Wọ́n sì wí pé, àwa rí i nítòótọ́ pé Olúwa wà pẹ̀lú rẹ̀. Àwa sì wí pé, ǹjẹ́ ní ìsinsìnyí, jẹ́ kí ìbúra kí ó wà láàrin wa, àní láàrin tàwa tirẹ̀, kí àwa kí ó sì bá ìwọ dá májẹ̀mú, pé ìwọ kì yóò ṣe wá ní ibi, bí àwa kò sì ti fọwọ́ kàn ọ́, àti bí àwa kò sì ti ṣe ọ́ ní nǹkan bí kò ṣe rere, tí àwa sì ràn ọ́ jáde ní àlàáfíà. Ní ìsinsìnyí, ẹni ìbùkún Olúwa ni ìwọ. Ó sì ṣe àsè fún wọn, wọ́n sì jẹ, wọ́n sì mu, wọ́n sì dìde ní kùtùkùtù òwúrọ̀, wọ́n sì búra fún ara wọn. Isaki sì ran wọn padà lọ, wọ́n sì lọ kúrò lọ́dọ̀ rẹ̀ ní àlàáfíà. Ó sì ṣe ní ọjọ́ kan náà ni àwọn ọmọ ọ̀dọ̀ Isaki wá, wọ́n sì rò fún un ní ti kànga tí wọ́n wà, wọ́n sì wí fún un pé, àwa kan omi. Ó sọ orúkọ rẹ̀ ní Sheba, nítorí náà ni orúkọ ìlú náà ṣe ń jẹ́ Beersheba títí di òní. Esa ó sì di ẹni 40 ọdún nígbà tí ó mú Juditi ní aya, ọmọbìnrin Beeri, ará Hiti, àti Baṣemati, ọmọbìnrin Eloni, ara Hiti, ohun tí ó ṣe ìbínú jẹ́ fún Isaki àti fún Rebeka.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
2: Baba, awa lati gbọ oro yin nisisiyi, ebe wa ni pe ke ba wa soro, ke se wa loju emi, ke awon ibokun ti emi, ti e ti pese sile fun wa, ke o le je ti wa, e fun wa ni emi igboran, ati igbagbo, lati gba awon ipese yin fun wa, ni oruko Jesu Kristi Oluwa wa. Loni ni ati keko, ninu wa inu iwe mimo nipa awon eso ti emi mo si ro we pe o ye ki atun wo iwe mimo ki a wo ohun ti iwe mimo so fun wa nipa gbigba emi mimo nitori na ohun ti a soro le lori nisisiyi ni gbigba emi mimo je ki n se alaye die fun o nipa we pe a n gba emi mimo ọpọlọpọ ni ohun ti a n gba lọwọ Ọlọrun bi a ba n so nipa igbala eyi je nipa idariji ese bi a ba n so nipa ti iwenumọ tabi nipa iso di mimo eyi je iriri kan ti a ma ni lẹyin igba ti a ba ti ni igbala bi a ba n so nipa wipe a gba iwosan tabi a gba awon ebun miran awon nkan wonyi je awon ebun lati odo Olorun iba se iwosan iba se igbala iba se isodi mimo iba se itusile tabi idande sugbon nigbati a ba nso wipe ki a gba emi mimo o je ohun ti o tayo eti ati nso tele tele iru apejuwe ti mo le se fun oni wipe bi enikan ti o je oga ile ise ti won tin ta moto bi o ba fun wa ni moto ayokele kan o seese ki a gba moto ayokele yi e je wi pe a gba ebun sugbon bi eni ti o je oga ile ise yi gan bi o ba wa ti o so fun a wi pe o je ife Olorun wi pe ki ohun ki o je oko obirin yi ti o ti gba ebun moto tele tele bi obirin yi bi o ba gba ti o si gba okunrin yi lati je bi oko re o gba sinu ile a o ri wi pe ebun o ko to olufuni ni ebun e je wi pe eni ti obirin yi ti o gba si ile nisisi gege bi oko o je eniyan o je oga ibi ise o je eni ti o ju ohunkohun ti a le gba gege bi ebun lo eyi ni apẹẹrẹ ti a le se fun wa wipe iwosan idande ati awon nkan miran won je ebun ni tooto sugbon emi mimo o je iketa ninu meta lokan o je eni ti o tobi eni ti o lagbara eni ti o ti wa lati ayeraye ti yo si ma wa titi ayeraye eni ti o je wipe bi a se nko eko bibeli a ri wipe dogba dogba ni emi mimo yi pelu baba ati omo oni o ma fun wa ni agbara fun ise isin ninu ijo oni o si ma fun wa ni agbara lati se awon ohun ti olorun lana sile fun wa ninu aye bi ati ngba kristi gege bi olugbala be ni o ye ki a tun mo bi ati gba emi mimo gege bi eni ti o fun wa ni agbara ati okun lati se awon ti olorun lana sile fun wa ki awo Johanu ori keje ese iketa din lo ese ikokan din logoji Johanu ori keje ese ikokan din logoji sugbon o so eyi ni ti emi ti a o gba o so eyi ni ti emi ti awon ti o gba gbo nbo wa gba nitori a ko iti fi emi mimo fun ni nitori a ko iti se Jesu logo nihin ni a tin so nipa emi mimo wi pe o se dandan o je ohun ti o se pataki ni iriri igbagbo wa wi pe ki a gba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigbati emi mimo ba bale yin eyin o gba agbara nigbati emi mimo ba bale yin oro ti mo fe ki o se ayewo re ni wi pe ki a gba nkan lowo olorun awon elomiran bi won ba ngbadura won ma so wi pe olorun fun mi ni emi re fun mi ni emi re fun mi ni emi re ohun ti olorun so ni wi pe ohun ti fi emi ohun fun ijo o wa ku si owo enikokan wa lati gbe awon isise ti o ye lati se awon ti ohun ti lana sile ki emi mimo ti ohun ti tujade sara ijo ki o ba le je ti enikokan ninu wa e ni ki a wa paapa pelu igbagbo ki a ba le gba emi mimo ninu ise awon aposteli ori keji ese ikeji dini ogoji peteru si we fun won pe eronu pe oada ki a se baptisi olukuluku yin le oruko jesu christi fun idariji ese yin eyin o se gba ebun emi mimo ije wi pe olorun yo tu jade sugbon yo je ojuse enikokan wa lati gba sinu aye re bi alejo ba de bi aba fe gba alejo yi sile ohun ti a ni lati se ni wi pe ilekun ti a titi ki a si ki a le gba alejo bi aba ri enikan ti a ri wi pe o n gba ile o si n fo ile awon ohun ti o ye ki o se tele tele ti ko se to be si ni mu won se ta ri wi pe o n fo gbogbo ile ile mo ki se be enikan o n pese yara kan sile a bere lowo re wi pe ah ah ki lo de o ma dabi eni wi pe ekun fun ise ni ojo meta yi ah o ni mo fe gba alejo ni o wa so wi pe alejo na ma je eni ti o je pataki ti a tori ti e n gba ile ti a n fo gbogbo ile ti a je ki gbogbo nkan ki o wa ni imototo ah o ni be ni wi pe tori alejo yi o se pataki popo o je alejo ti ko fe idoti eyi ni ni o n fi se gbogbo ile ki o wa ni imototo be na ni o mo wi pe bi a ba n daruko emi mimo eyi ni idakeji emi aimo nitori be o ye ki a mo wi pe bi a ba fe gba emi mimo alejo pataki lati orun wa ni oju angeli lo oju awon eniyan pataki ti o wa ninu aye lo ninu emi mimo yi ni a ri agbara agbara atorun wa ti fun wa ni okun ti so ni di alagbara ti a o le segun gbogbo nkohun to ba doju ko wa nitori be bi a ba fe gba alejo pataki yi ki o wa ninu wa ki o ma ba wa gbe ki o ma ba wa jade ki o ma ba wole o ni ohun ti a ni lati se ki a pale mo ki a ba le gba alejo pataki lati orun wa lati inu ise awon aposteli ni mo tun wo ori kokandinlogun ise awon aposteli ori kokandinlogun ese ikeji o si we fun won pe eyin a gba emi mimo na nigbati eyin gbagbo nihin ni ati ri ti Paulu aposteli ti o n bere lowo awon ti o ba pade ni Efeso we pe nje e ti ri emi mimo gba nitori be o ye ki a fiye si ohun ti a n gbe yewo loni ki a le mo bi a se le gba emi mimo ni igbesi aye wa awon eko ti a fe ko yi o je eko ti o se pataki nitori be o ye ki a farabale ki a si teti lele ki a ri won lese lese ki a wo ohun ti o ye ki a se ki a ba le ri emi mimo gba opolopo ni o ni ife ati idunnu si ati gba emi mimo o awon ijo kan wa ti a ma n pe ni ijo emi o je ede ti a n silo nitori pe bi a ba n so nipa ijo emi awon ijo ti a n toka si wonyi won ko mo nipa emi mimo tooto won ko mo nipa iketa ninu meta lokan won ko mo bi emi mimo bo se ngun wa bo se njoba ni igbese aye enikokan awon ma nfi aye sile fun emi esu won ma nfi aye sile fun emi kemi lati sakoso won lati ma gbe won yile lati ma se ohun ti ko to ninu ile isin sugbon bi a ba nso nipa ijo emi toto o je ijo maje mutitun nitori wipe ni ibere pepe ijo yi ni ari pe won gba emi mimo gbogbo isise won gbogbo igbese won gbogbo isoro won gbogbo isesi won ohun gbogbo ti won se an topa won lati owo emi mimo bi won si tin ko bibeli lati Matthew ni titi de ifihan be ni emi mimo dari won maje mu lai lai papa o je oro ti a ko lati owo emi mimo bi a ba nso nipa ijo emi o je ijo maje mu titun sugbon awon ti a ro we pe won je ijo emi wonyi won ko mo nipa emi mimo ni toto nitori be ye ke a farabale ke a wo lese lese ke a wo ni ikoko de ikoko ke a mo ohun ti olorun fe ke a se ke a ba le ri emi mimo gba so mo we pe bi o ba fe lo si ori ile kan ti o je we pe ile yi ile petesi ni ani ibi iyara ni isale atuni eti ogun oke ju be lo bi a ba fe lo a o lo ategun a o gbe ese ni ikokan bi ati n gbe ese ni ikokan a o lo si oke nibi ti a ba fe lo gbigba emi mimo o je bakan na we pe o ni awon isise ti a ni lati gbe ki a ba le goke nipa ti igbagbo ki a ba le ri emi mimo gba isise kini ni we pe ki a gba Kristi ati igbala lakoko ikeji ki a gba oro Olorun pelu isodi mimo iketa ki a gba emi mimo gba ti a se ayewo bibeli ari we pe awon isise wonyi ni awon omo ehin Jesu Kristi ti akoko awon isise wonyi ni won gbe lakoko won gba Kristi won si gba igbala Olorun ikeji won gba oro Olorun asi so won di mimo iketa won ri ebun emi gba abaptisi won pelu emi mimo ye ke abere lati isise akoko ninu Johanu ori kini ese ikejila Johanu ori kini ese ikejila sugbon iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon na ti o gba oruko re gbo an so nipa awon ti o gba Jesu gege bi olugbala awon yi ni won mo we pe abi won ninu ese aloyun won ninu ese won si n gbe igbesi aye elese o je igbesi aye ti ko wo Olorun o je igbesi aye ti o le fa idajo Olorun lese sugbon nigba ti won gbo ihinrere wi pe ninu anu Olorun o ti pese igbala fun wa ninu anu Olorun o ti ran Jesu Kristi omo bibi re nikan soso lati dariji wa lati wo ese wa nu lati mu wa ki a le ba Olorun laja lati mu wa wa sodo Olorun ki a le ni idapo ati irepo pelu re awon wonyi ni won gba oro yi nipa rironu poada ati nipa gbigba Jesu Kristi gbo o wa so fun awi pe iye awon ti o gba won iba se meji ninu idile kan won iba se mewa ninu agbole kan iye awon ti o gba awon le o fi agbara fun lati di omo Olorun ani awon ti o gba oruko re gbo nitori be isise akoko ki se gbigba emi mimo isise akoko ni wi pe ki a gba Jesu Kristi gege bi Oluwa gege bi olugbala wa ki a gba etutu ti Jesu Kristi se lori igi agbelebu eyi ni isise akoko fun elese kokan ti o wa sodo Olorun ki o ba le ni idariji ki o ba le ni alaafia pelu Olorun ninu Romu ori karun Romu ori karun ese ikokanla ki si se be nikan ṣùgbọ́n àwa ń ṣògo nínú ọlọ́run nípa olúwa wa Jésù Kristi nípasẹ̀ ẹni tí àwa ti rí ìlàjàgbà nísinsìnyí ohun tí a ń sọ níhìn ni wípé ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ó jẹ́ ọ̀tá ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀. Èyí ni a ń sọ fún wa nínú ọ̀rọ̀ ọlọ́run wípé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ nígbà yìí gan ni Jésù Kristi kó fún wa wo ẹsẹ̀ kẹfà, nítorí ìgbà tí àwa jẹ́ aláìlera ẹlẹ́ṣẹ̀ là ń pè bẹ́ẹ̀. Lí àkókò tí ó yẹ Kristi kú fún àwa aláìwà bí ọlọ́run ní ẹsẹ̀ ìkẹjọ, ṣùgbọ́n ọlọ́run fi ìfẹ́ òun pàápàá sí wa hàn ní èyí pé nígbà tí àwa jẹ́ ẹlẹ́ṣẹ̀ Kristi kú fún wa. Èyí ni ó wá ń sọ wípé nísinsìnyí tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí ó kú fún wa, tí a ti gba Jésù gẹ́gẹ́ bí ẹni tí a fi rúbọ fún wa, èyí jẹ́ wípé a ti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ ètùtù tí ó ṣe fún wa, a sì ti mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Èyí jẹ́ wípé a ti gbé ìṣísẹ̀ àkọ́kọ́. Nítorí bẹ́ẹ̀, ohun tí o ní láti ṣe gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí ó tọ Ọlọ́run wá, gẹ́gẹ́ bí ẹni tí kò mọ ojúbọ Ọlọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n tí ó fẹ́ sin Ọlọ́run lẹ́mìí àti lótìítọ́, ni wípé kí o kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, kí o ké pe Olúwa, kí o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ, kí o kọ̀ ọ́ sílẹ̀, kí o sọ pé kí o dáríjì ọ́, kí o sì bá Ọlọ́run dọ́rẹ̀ẹ́, kí o bá lajà nípasẹ̀ Jésù Kristi. Wo ìwé Jóòbù 19:21. Ìwé Jóòbù 22:22 láti ẹsẹ̀ 19. Fara rẹ súnmọ́ Ọlọ́run, ìwọ ó sì rí àlàáfíà, nípa èyí rere yóò wá bá ọ. Èmi bẹ̀ ọ́ gba òfin láti ẹnu rẹ̀ wá, kí o sì to ọ̀rọ̀ rẹ̀ sí àyà rẹ. Bí ìwọ bá yí padà sọ́dọ̀ Olódùmarè, a sì gbé ọró, bí ìwọ bá mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ rẹ. Ẹni ohun tí Ọlọ́run béèrè lọ́wọ́ wa wípé lákọ̀ọ́kọ́, a ní láti mú ẹ̀ṣẹ̀ jìnà rere kúrò nínú àgọ́ wa, kúrò nínú ọkàn wa, kúrò nínú ayé wa, nínú ọ̀rọ̀ tí a ń sọ láti ẹnu wa, kí a jẹ́ kí ẹ̀ṣẹ̀ kí ó kúrò nínú ìwọṣọ, nínú ìṣòwò wa, nínú ohun gbogbo tí a ń ṣe, àwọn tí a rí wípé ó jọmọ́ ẹ̀ṣẹ̀, kí a jẹ́wọ́ wọn, kí a kọ̀ wọ́n sílẹ̀, kí a ní kí Ọlọ́run kí ó ṣàánú fún wa, kí ó fi ẹ̀jẹ̀ rẹ̀, kí ó fi wẹ̀ wá, kí ó yí wa padà, kí a sì mọ̀ wípé a ti bá Ọlọ́run lájà. Nínú Kólósè 2:6, Kólósè 2:6, nítorí náà bí ẹ̀yin ti gba Kristi Jésù Olúwa, bẹ́ẹ̀ ni kí ẹ máa rìn nínú rẹ̀. Ẹni ìgbésẹ̀ àkọ́kọ́ tí ẹlẹ́ṣẹ̀ kọ̀ọ̀kan ní láti gbé kí ó ba lè mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà. Nígbà tí a bá sì ti mọ Jésù gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà wa, a ní láti máa rìn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Èyí ni ó jẹ́ kí a wo àkòrí kejì nísinsìnyí, gbígba ọ̀rọ̀ Ọlọ́run àti ìsọdimímọ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. Jákọ́bù 1 láti ẹsẹ̀ 19. Nítorí náà ẹ fi gbogbo èérí àti búburú àṣeléke lélẹ̀ lé apá kan, kí ẹ sì fi ọkàn tútù gba ọ̀rọ̀ náà tí a gbìn, tí o lè gba ọkàn yín là. Bí a bá ti di ẹni ìgbàlà tí a ti wá sí ọ̀dọ̀ Jésù, ó yẹ fún wa láti fi ara wa sílẹ̀ fún kíkọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní kí a gba ọ̀rọ̀ náà pẹ̀lú ọkàn tútù, kí a jẹ́ kí a gbin ọ̀rọ̀ yìí, kí a gbìn sínú ọkàn wa. Ní ẹsẹ̀ 22 ni ó ti ń sọ wípé, ṣùgbọ́n kí ẹ jẹ́ olùṣe ọ̀rọ̀ náà ki e ma se se olugbo nikan ki e ma tan ara yin je eni a fi mo iyato laarin elese ati eni igbala elese le ma gbo oro olorun sugbon ki fe se ko ni agbara lati se ko ni ore ofe lati se sugbon eni ti o ti gba Jesu Christi eni ti ati gba okan re la eni ti ati fun ni ore ofe eni ti ati sodotun ninu oro olorun iru eni be bi o tin gbo oro olorun nipa atunse kia kia o nfe se bi o tin gbo oro olorun nipa oko kan aya kan kia kia o nfe se bi o tin gbo ti oro olorun ntako isoso aye iwoso aye ijeun aye isiku aye ati ikomo jade bi aye ti man se be ni o nfe lati je ki igbese aye re ki o ba oro olorun mu oni bi o ba fe tan ara wa je bi o ba je pe ni toto ni an jewo igbala ti a si ni iriri igbala yi oni ki a je oluse oro na ki a ma je awon ti o je we pe won tan ara won je awon ti ko ni iriri igbala lati odo olorun wa bi o ti le je we pe won gbo nipa eso ti emi won gbo nipa ife won gbo nipa ayo won gbo nipa alaafia won gbo nipa wi pe ani lati je eni ti o ma nfa ya ran kan won gbo nipa wi pe ani lati je eni ti o ni okan tutu iwa tutu ni waju awon eniyan sugbon sibe sibe awon won yi won ki le se ohun ti won gbo ipamora ti an so nipa re iwa pele ti an so nipa re isore ti an so nipa re iwa tutu ikora eni ni ijanu igbagbo ti an so nipa re won ko le se nitori wi pe won ko ni emi olorun won ko ni igbala olorun bi abani igbala olorun a o ri we pe eso ti emi yo ma jeyo ni igbese aye wa oni nitori be o bi abati gba Jesu Christi ki a tesi waju lati gba oro olorun bi a ba si tin gba oro olorun a o ri we pe an so awon eso ti o ye awon eso ti o fi han we pe a ti gbin oro olorun sinu okan wa daju daju bi a ba gbin eso o ye ki a le ri we pe eso yi hu o si mu awon eso miran jade ni toto bi a ba gbin oro olorun sinu okan wa awon eso ti o ye iwa olorun awon eso ti a fi da oro olorun mo yo ma jeyo ni igbese aye wa ye ki a wo Thessalonica kini ori keji ese ketala nitori eyi le awa se ndupe lowo olorun pelu le esimi pe nigbati eyin gbo oro ti eyin gbo lodo wa ani oro olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je ni toto bi oro olorun eyi ti o sise gidi gidi ninu eyin ti o gbagbo pelu nihi ni ati ri we pe bi abati ni igbala o je dandan fun wa we pe ki a ma gbo oro olorun bi asi ti n gbo oro olorun yi yo ma sise gidi gidi ninu awa ti a gbagbo ise kan ti o se pataki ti oro olorun ma nse leyin igba ti a ti ni igbala leyin igba ti a ti di atunbi ise gidi gidi ise pataki ti oro yi ma nse ni we pe oro yi o ma fi han wa we pe anilo isodi mimo o ma toka wa si Jesu Christi eni ti o ku fun wa ti o ta jere sile ki a ba le so wa di mimo bi a ba si tin duro lori oro yi bi a ba tin gba oro yi gbo ti a ni ipongbe okan ti a ni igbogbe okan ti a n so fun olorun we pe ni toto a n fe isodi mimo yi ti a si n gbadura pelu igbagbo ati pelu ifa eni rubo ti o jinle be ni a ri we pe olorun yo ma so wa di mimo ye ki a wo efeso ori karun efeso ori karun lati ese ke dogbon eyin oko e feran awon aya yin gege bi Christi si ti feran ijo ti o se fi ara re fun ki ohun ki o le so di mimo leyin ti a ti fi oro we mo ninu agbada omi ni ki ohun ki o le mu wa sodo ara re bi ijo ti o le ogo le ni aba won tabi alebo kan tabi iru nkan ba won ni sugbon ki o le je mimo ati alaini aboku eyi ni o ti oro olorun ma nse nigbati enikan
3: ti o ti ni igbala ti o ti ni idariji lati atodo olorun wa bi o si tin gboro olorun o ri we pe gbongbo ese siku ninu ohun ti ani lati fatu o ri wi pe ohun ti o dabi abinibi ti a ti bimo wa nitori pe a je iran adamu we pe ani lati pa nkan won yi tu o ri wi pe ani lati ko okan ni ila ki a se je ki a so ohun di mimo iru eni be yo to olorun lo iru eni be yo gbadura iru eni be yo so fun olorun wi pe o tun fe ki jesu christi ki o wa lati so ohun di mimo ki o ba le je wi pe ki se ise ti o de ara nikan le ati yi pada wi pe iro ti inu wa ilepa ti inu wa ipongbe lati inu okan wa ati gbogbo nkan ti an safe lati inu okan wa wi pe gbogbo won lo leto to si ba oro ati ogo olorun ati ogo jesu christi to ba won mu leyin igba ti a ba ti ni igbala ti a ti ni isodi mimo ti a se ti ni dani loju wi pe ati so wa di mimo okan wa o si funfun laoju snow lo leyin igba yi ni a ri wi pe ani lati ni agbara emi mimo ni igbesi aye wa nitori be a o lo si iketa nisinsin yi eyi ni gbigba emi mimo gbigba emi mimo ninu ise awon aposteli ori kini ese ikejo ise awon aposteli ori kini ese ikejo sugbon eyin o gba agbara nigba ti emi mo ba bale yin e o si ma se eleri mi ni Jerusalem ati ni Judea ati ni Samaria ati titide opin aye e o gba agbara nigba ti emi mimo ba bale yin awon mo ehin ni lati duro won duro fun ojo bi mewa won gbadura lati le ri agbara emi olorun gba awa papa leyin igba ti a ti mo we pe ati so wa di mimo o ye ki a gbadura o ye ki a ba olorun soro ki a le ri we pe agba agbara emi mimo ni igbesi aye wa ileri yi wa fun o ileri yi wa fun enikokan ninu wa ninu ise awon aposteli ori keji ese ikokandinlogoji nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon ati fun gbogbo awon

mímọ Ọlọ́run. Ṣé o ti ní ìgbàlà? Ṣé o ti ní ìsọ̀dìmọ́? Ó yẹ kí o lè képe Ọlọ́run. Ó yẹ kí o gba Ọlọ́run gbọ́, nítorí pé Ọlọ́run tó ṣèlérí kì í ṣèké, ó jẹ́ olóòótọ́. Bí a bá béèrè pẹ̀lú ìgbàgbọ́, bí a bá gbàdúrà, kí a má jẹ́ kí ẹnikẹ́ni tàbí ohunkóhun kí ó dí wa lọ́wọ́. Dìde dúró lórí ẹsẹ̀ rẹ, kí o sọ fún Ọlọ́run wípé ìgbà tí a ti gbà ọ́ là, tí a ti sọ ní mọ́ wípé ó ń fẹ́ agbára ẹ̀mí mímọ́ láti òkè wá. Sọ fún Ọlọ́run, ó dájú wípé yóò ṣe, nítorí ó wípé tiyín ni ìlérí náà, àti fún àwọn ọmọ yín, àti gbogbo àwọn tí ó jìnà réré, àní gbogbo àwọn tí Olúwa Ọlọ́run wa yóò pè. Dìde dúró báyìí, kí o sọ fún Ọlọ́run kí o jẹ́ kí ó fi ẹ̀mí rẹ̀, kí ó tu ilé ọ lórí. Bí o bá ti ní ìgbàlà, bí o bá ti ní ìsọ̀rímọ́, sọ fún wípé kí o fi agbára ẹ̀mí mọ́ Ọlọ́run kúrò.

0: Ohun tí òun fẹ́ tí ó sì ń retí láti ọwọ́ wọn, òun pàápàá ṣe tán láti ṣe é fún wọn. Ohun tí ìwọ bá ń fẹ́ láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, o fẹ́ kí wọn kí ó gbàdúrà fún ọ, o fẹ́ kí wọn kí ó fẹ́ràn rẹ, o fẹ́ kí wọn kí ó ṣore fún ọ. Àwọn nǹkan tí òun retí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn, ó yẹ kí ìwọ pàápàá kí ìwọ náà kí ó lè ṣe é fún wọn. Ẹ̀kọ́ kejì tí a rí kọ́ ni wí pé nítòótọ́ ni ó ti gbàdúrà, nítòótọ́ ni ó ti wàásù ọ̀rọ̀ Ọlọ́run fún wọn, ṣùgbọ́n ó mọ̀ wípé láìsí wípé a fi àdúrà ti ìwàásù wa lẹ́yìn, ìwàásù yìí kò lè ṣiṣẹ́ nínú ọkàn àwọn tí ń gbọ́. Èyí ń jẹ́ kí ó yé wa wípé àwa tí à ń wàásù, àwa tí a jẹ́ adarí, àwa tí a jẹ́ bí olùṣọ́ àgùntàn tàbí adarí ẹkùn, ó yẹ kí a máa wàásù nítòótọ́, ṣùgbọ́n ó yẹ kí a máa gbàdúrà fún àwọn tí à ń wàásù sí. Nínú Samueli kínní orí kejìlá ni Samueli ti ń sọ fún àwọn ọmọ Israeli wípé òun mọ ojúṣe tí òun gbà lọ́wọ́ Ọlọ́run, ojúṣe méjì pàtàkì láti máa kọ́ wọn àti láti máa gbàdúrà fún wọn. Nínú Samueli kínní orí kejìlá ẹsẹ̀ ìkẹtàlélógún pẹ̀lú, bí ó ṣe ti èmi ni kí a máa rí i pé èmi dẹ́ṣẹ̀ sí Olúwa ní dídẹ́kun gbígbàdúrà fún yín, èmi ó sì kọ́ yín lé ọ̀nà rere àti títọ́. Bí ó ti ń ṣe ìpinnu wípé òun yóò máa kọ́ wọn lé ọ̀nà rere àti lé ọ̀nà títọ́, lé ó tún jẹ́ kí ó dá wọn lójú wípé wọ́n ní òun ní láti máa gbàdúrà fún wọn. Ó tilẹ̀ sọ fún wa wípé bí òun kò gbàdúrà yìí fún wọn, a jẹ́ wípé òun dẹ́ṣẹ̀ sí Ọlọ́run. Ó yẹ kí ó yé àwa tí a ní àǹfààní láti máa tọ́, láti máa darí, láti máa kọ́ àwọn ènìyàn Ọlọ́run wípé ó jẹ́ ojúṣe wa bákan náà láti máa gbàdúrà fún wọn. Kí a wá wo Ébèrù orí ìkẹtàlá láti ẹsẹ̀ ogún, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn ti inú òkú wá nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé, àní Olúwa wa Jésù kí ó mú yín pé. Ohun tí mo fẹ́ kí a wò níhìn ni wípé bí apọ́sẹ̀lì ṣe ń gbàdúrà, ó ń fi àdúrà yìí ṣọwọ́ sí Ọlọ́run Bàbá, ó ní kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Ọ̀pọ̀lọpọ̀ tí wọn kò ní ẹ̀kọ́ ìhìnrere tàbí tí wọn kò ní ẹ̀kọ́ bíbélì lónìí, wọ́n máa ń gbàdúrà sí àwọn áńgẹ́lì. Bí wọ́n bá fẹ́ gbàdúrà, wọ́n máa dárúkọ áńgẹ́lì. Àwọn mìíràn ó ṣeéṣe kí wọ́n máa dárúkọ olùdásílẹ̀ ìjọ tí wọ́n ń lọ. Ṣùgbọ́n èyí jẹ́ kí a mọ̀ wípé bí a bá ń gbàdúrà, ó ní òun gbàdúrà sí Ọlọ́run àlàáfíà, ẹni tí ó jí Jésù Kristì dìde kúrò nínú òkú, kí sì ni àdúrà tó ń gbà? Ó ń gbàdúrà wípé kí a ṣe wọ́n pé, kí a ṣe wọ́n yẹ, kí gbogbo ìfẹ́ Ọlọ́run kí ó lè di ẹ̀kúnrẹ́rẹ́ ní ìgbésí ayé wọn. Èyí ni ẹ̀kọ́ tí Jésù Kristì kọ́ wa wípé bí a bá fẹ́ gbàdúrà, a kì í gbàdúrà sí Jésù tààrà, a kì í gbàdúrà sí áńgẹ́lì, a kì í gbàdúrà pẹ̀lú orúkọ olùdásílẹ̀ ìjọ. Nínú Jòhánù orí kẹrìndínlógún láti ẹsẹ̀ ìkẹtàlélógún ni Jésù ti fi han àwọn ọmọ ẹ̀yìn rẹ̀. Ó ní ní ọjọ́ náà, ẹ̀yin kì ó bí mi léèrè ohunkóhun. Lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá, ohunkóhun tí ẹ̀yin bá béèrè lọ́wọ́ Bàbá lé orúkọ mi, òun ó fi fún yín. Èyí ni a fi rí i wípé àdúrà tí apọ́sẹ̀lì gbà nínú ẹ̀kọ́ tí a ń kọ́ lónìí, ó wà ní ìbámu pẹ̀lú ọ̀rọ̀ Ọlọ́run. Ó ní òun gbàdúrà sí Ọlọ́run ọ̀run, Ọlọ́run Bàbá, Ọlọ́run àlàáfíà, ẹni tí ó tún mú olùṣọ́ àgùntàn ńlá ti àwọn àgùntàn tí ó mú jáde kúrò nínú òkú. Ó ní nípa ẹ̀jẹ̀ májẹ̀mú ayérayé kí ó mú yín pé. Lónìí bí a ti ń wo ẹ̀kọ́ wa, a ó máa wo ipa mẹ́ta nínú ẹ̀kọ́ wa. Ìkíní, àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Ìkejì, àlàáfíà Ọlọ́run. Ìkẹta, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Àlàáfíà pẹ̀lú Ọlọ́run. Bí a bá wo ohun tí a ń kà lónìí, a rí i wípé ọ̀gbẹ́ni yìí tí ó jẹ́ ènìyàn Ọlọ́run, tí ó sì jẹ́ oníwàásù apọ́sẹ̀lì tí ó lágbára, ó ń gbàdúrà, ó ní ǹjẹ́ Ọlọ́run àlàáfíà. Kí a kọ́kọ́ mẹ́nu dúró níbẹ̀ náà, kí a mọ̀ wípé àdúrà tí ẹni yìí ń gbà, ó mú lé orí wípé Ọlọ́run tí ó wà ní àlàáfíà pẹ̀lú wa, tí àwa pàápàá tí a wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. nje bi a ba bere we pe bawo ni a se nwa ni alaafia pelu olorun ti olorun sin wa ni alaafia pelu wa nitori ye ki a mo we pe ohun amuye ti akoko ni lati ni ni we pe a wa ni alaafia pelu olorun nigba na ni ru adura ti agba nihin ni o le je itewogba lodo olorun o si ye ki a mo we pe ki se gbogbo eniyan to wa loke ope ni o wa ni alaafia pelu olorun nitori awon kan wa ti won ko ni alaafia pelu olorun o si ye ki iru awon eniyan be ki won ki o mo bawo ni a se le wa ni ipo alaafia pelu olorun ki a to ma tesiwaju ninu gbigba adura ti a nkeko lori re loni ninu Isaiah ori ikejidini adota 48 ni o ti so fun wa ni ese ti o keyin we pe alaafia ko si fun eniyan boboro le Olowa wi o ni alaafia ko si fun eniyan boboro ni Olowa wi kini se ti ko si alaafia fun awon eniyan boboro ki lo si se ti o je we pe ko si irepo ko si alaafia ko si ilaja laarin awon eniyan boboro ati Olorun ninu Isaiah yi kan na ori kokan dini ogota 59 ori kokan dini ogota ese ikeje ati ese ikejo ese won sare si ibi yi so fun wa e ti o fi je wepe awon elese awon eniyan boboro awon ti won ko ti ito igbala Olorun wo ti won ko fi ni alaafia pelu Olorun ese won sare si ibi won si yara lati ta eje alaise sile ero won ero ibini ibaje ati iparun be ni ipa won ona alaafia ni won ko mo won ko si idajo e ni won pe ko si otito kan ninu irin won won se ipa ona wiwo fun ara won enikeni ti o ba to ki yo mo alaafia ye ki o yi onigba na wo pe bi o ba ti di eni igbala bi o ba ti ni alaafia Olorun ohun ti o je ki o ri be ni wo pe ese nbe ni igbesi aye re a ti le so fun wa ninu awon oba keji ese kan ti o ma nje ki o ma si alaafia ninu okan obirin ninu okan okunrin tabi alaafia laarin awa pelu Olorun awon oba keji ori kesan anka ese ikeji le logun awon oba keji ori kesan ese ikeji le logun o si se nigbati Joram ri Jehu le o wi pe Jehu alaafia ko ohun to bere pe se alaafia ni ohun si wi pe alaafia kini niwon bi iwa agbere Jezebeli iya re ati ise aje re ti po to be o je ko ye wa wi pe awon ti won ba ni emi okunkun awon ti won ba je oso tabi aje ko si alaafia fun won ko si si alaafia laarin awon ati Olorun iru awon eniyan be ti won o ni alaafia ibi ni wo ma ri nigba gbogbo afi igba ti won ba ba Olorun laja ti won si ni alaafia pelu Olorun ninu Chronicle 2 ni a to fi ye wa awon ti ko ni alaafia an kan kan won yi ki o le yi ohun ti o ye ki o se irin ti o ye ki o rin isise ti o ye ki o gbe ki o ba le ni alaafia pelu Olorun Chronicle 2 ori kedogun ese keta ati ese karun nje ojo popo ni Israel ti wa lai sin Olorun otito lai ni alufa ati nkoni lai ni ofin kini abayori se we pe won ko sin Olorun otito won ko ni alufa ati nkoni ni eko bibeli won ko sin ni ofin won o gba ofin Olorun ninu okan wa ninu igbesi aye won ese ikarun ati ile ojo won ni alaafia ko si fun eni tin jade tabi fun eni tin wole sugbon ibanuje popo le o wa lori gbogbo awon olugbe ile won ni bi abaje eni ti o mo Olorun eni ti o ti ibere sini sin Olorun otito an so fun awe pe iru awon eniyan be won ni alaafia nitori kini nitori bibeli je ki o ye wa we pe nitori a fi ibinu Olorun han lati oran wa si gbogbo aiwa bi Olorun ati aisododo eniyan an so fun ninu ori Dafidi ori keje ese kokan la we pe olorun si binu si eniyan boboro lojojumo ini eti atika ti o so fun awe pe ko si alaafia fun eniyan boboro sugbon bi a ba wo ohun ti an ka loni ninu ebero ori ketala ese ogun ni ari wi pe apostle ngbadura wi pe nje olorun alaafia nigba ti o se wi pe gbogbo eniyan ni o ti se ti o si ti kuna ogo olorun bawo ni awon kan se ni alaafia pelu olorun ise wo ni won se igbese wo ni won gbe adura wo ni won gba ti o mu won wa si alaafia pelu olorun bi o ba je onka bibeli o mo wi pe jesu ni an pe ni omo alade alaafia oni o dabi eni wi pe o mu olorun lowo o si mu awa na lowo lati so owo awa mejeje papo lati je ki alaafia ki o wa laarin awa ati olorun eyi ni jesu kristi lo fi lo si ori agbelebo ti a kan ma agbelebo fun wa ki o le ku fun ese wa ki o le se etutu fun awon ese ti atida bi abagba jesu gbo ti a mo wi pe o je aropo fun wa o je ologbala fun wa yo ko ese wa lo nigba ti o ba ko ese wa lo alaafia de sinu okan wa alaafia wa pe nipa re pelu awa ati olorun ninu Isaiah ori iketa leni adota 53 Isaiah ori iketa leni adota lati ese ikarun sugbon asa ale ogbe nitori ire koja wa apa lara nitori aise dede wa ina alaafia wa wa lara re ati nipa ina re le afimo wa larada nigbati o so fun awe pe ina alaafia wa wa lara re o nso fun awe pe iya ti Jesu je ina ti ana Jesu o wa lati je ki alaafia wa laarin awa ati olorun nitori be bi o ba ran ti we pe ati fi Jesu robo fun wa bi o ba ran ti we pe Jesu ti ku fun ese wa nigba ko gba ti o ba gba gbo gege bi Oluwa ati gege bi Olugbala re ni yo ba olaja laarin iwo ati Olorun yo si mu ki alaafia wa laarin iwo ati Olorun eyi ni Efeso nso fun wa ni ori keji o nso fun wa we pe ati se ilaja laarin awa ati Olorun ilaja ti a se yi eyi ni o mu ki alaafia ki o wa laarin awa ati Olorun Efeso ori keji lati ese ikerinla nitori ohun ni alaafia wa ohun ni alaafia wa eni ti o se mejeji le okan ti o si ti wo ogiri ikele ni ti nbe laarin o nso fun awe pe awa ti a je olodi si olorun tele tele awa ti a je elese tabi ota olorun tele tele nitori iku jesu kristi fun wa nigba ti a ba gba iku jesu yi ti a ba gba gbo oni jesu yo di alaafia fun wa yo si je ki alaafia ki o wa laarin awa ti a je elese tele tele ota olorun tele tele nisisiyi a wa di omo olorun ore olorun nitori ori ofe ti n tipase jesu kristi wa si igbesi aye wa ninu ese kedogun o si ti fi opin si ota ni ninu ara re ani si ofin ase won ni ti n be ninu ilana ti ki o le fi awon mejeje da eni titun kan ninu ara re ki o si se ilaja ohun ti o so fun ani we pe awon mejeje eyin toka si awon Jew ati awon keferi wi pe awa ti a je keferi awon ti o je Jew ti won je bi omo Abraham ni ti ara wi pe Jesu Kristi o ti fi ara re ru ebo fun won ki olukuluku wa ki o le wa ni alaafia pelu Olorun ese ketadinlogun o si ti wasu alaafia fun eyin ti o jina rere eyi ni awon keferi ati fun awon ti o somo to si eyi ni awon Jew nitori be bi o ba fe mo ohun ti o ye ki o se ki alaafia yi ki o le je ti re o ye ki o ronupo ada awon ese re ki o ko won sile patapata ki o si mo we pe Jesu Kristi fe lati fun ni idariji bi o ba si ti ni idariji yi o ri we pe alaafia yi o de inu okan re ilaja yi o wa laarin iwo ati Olorun eyi ni Job nso fun wa ninu Job ori keji le logun Job ori keji le logon lati ese ikokan le logon fara re sumo olorun iwo o si wa li alaafia iwo o si ri alaafia nipa yi ni rere yo wa ba o oni bi o ba fe ni alaafia ohun kan la igbodo ma se wepe ki o sumo olorun bawo ni o se le sumo olorun bi ese ba wa ni igbese aye re oni lati ko ese sile nigba ti o ba ko awon ese won yi sile ti a si fi eje jesu ti a fi we omo oni nigba na iwo ri alaafia oni nigba ti o ba si ni ibalaja pelu olorun ti o ni alaafia oni nipa eyi ni nipa ibalaja ni nipa alaafia ti oni nipasẹ igbala olorun rere yo si wa ba oni emi be o gba ofin li enu re wa ki o si to oro re si aya re bi iwo ba yi pada sodo olodumare agbe oro bi iwo ba si mu ese jina rere kuro ninu ago re bi o ba je wo pe ni toto ni o fe ni alaafia olorun ohun kan ti o ni lati se isise kini ti o ni lati gbe ni we pe ki o jewo ese re fun olorun ki o ko awon ese won yi sile o ni ki o mu ki awon ese won ki won ki o jina rere kuro ninu ago re kuro ninu igbese aye re nigba na ni o le ba olorun laja eyi ni a npe ni igbala olorun bi a ba nso we pe ani ibalaja pelu olorun o tumo si ohun kan na we pe ani igbala olorun bi a ba nso we pe ani alaafia olorun o tumo si ohun kan na we pe ani igbala ni lati odo olorun nipasẹ jesu christi wo bi a se lo ede yi ninu luke ori kini o nso nipa igbala o nso nipa alaafia ki o le yi o wipe ohun kan na ni a nso nipa re bi a ba npe ni igbala bi a ba npe ni alaafia olorun nkan kan na ni a nso nipa re ninu luke ori kini ese iketadini ogorin 77 ati ikokandini ogorin 79 lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won eje ki o ye wa wipe bi a ba nso wipe ani igbala eje wipe ani idaniloju wipe ati ko ese sile eje jesu christi omo bibi olorun kan soso o ti mu awon ese wa kuro o ni lati fi imo igbala fun awon eniyan re fun imukuro ese won ninu ese ikokandini ogorin lati fi imole fun awon ti o joko li okunkun ati li ojiji eku lati fi ese wa le ona alaafia nitori be je ki o yi owe pe nigba ti a ba ti ni igbala a wa ni alaafia pelu olorun ki a pada nisinsiyi lo si ibi ti anka ti o nso fun wa nipa olorun alaafia nipasẹ jesu christi oluso agutan nla ati nipa eje majemo ayeraye ti o wa ko ese wa lo wipe nipa be bi a ba gba gbo nisinsiyi a o ni alaafia pelu olorun se amo wipe jesu christi ni omo alade alaafia oni o si je ki alaafia ki o wa laarin awa ti aje elese tele tele ati onidajo nla ati gbogbo agbaye fun awon ti o ti ronupo adam fun awon ti o ti gba jesu christi gbo igbala olorun ti de sinu igbesi aye won won si ni alaafia pelu olorun nje bi ati nda wa lari pelu igbagbo nipa igbagbo awa ni alaafia lodo olorun nipa oluwa wa jesu christi sugbon bi ati nso nipa alaafia pelu olorun ni o ye ki a mo wipe o tun ku ipele kan tabi ipele keji nipa alaafia ti a ndaruko yi ninu ese ogun ebero ori ketala ese ogun nje olorun alaafia eni ti o tun mu oluso agutan lati awon agutan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa jesu ki o mu yin pe o nso nipa alaafia olorun alaafia pelu olorun iyen je wepe alaafia laarin awa ati olorun bi a ba nso wepe alaafia olorun eyi je alaafia ninu wa nitori wepe ati je eni igbala olorun ilaja ati igbala ti a ni ninu olorun alaafia ni o fun wa ni alaafia pelu olorun sugbon bi a ti n ba jesu rin bi a tin ko eko oro olorun bi a tin rin dede bi a tin ni idapo timo timo pelu olorun alaafia ni yo ma fun wa ni alaafia olorun ninu okan wa ati ninu aye wa alaafia ti an so yi ni ibale okan lakoko irumi lakoko wahala lakoko idamu lakoko inu ni bini tabi ni akoko iponju ninu gbogbo ayida yida aye nigba ti o dabi eni we pe gbogbo nkan dojuru ninu aye sibe sibe aje eni ti o ni alaafia aje eni ti o ni ibale okan tabi idakeroro tabi ro okan ki a so we pe ani isimi ninu okan wa iyi ni a npe ni alaafia olorun ninu filipi ori kerin ese ikeje ese yi ni o je ki o di mo fun wa we pe ohun kan wa ti an pe ni idakeroro tabi isimi tabi alaafia ninu okan wa bi o ti le je we pe awon kan to yi wa ka won dabi eni we pe won dojuro ninu ese ikeje ati alaafia olorun ti o ju imoran gbogbo lo yo so okan ati eroyin yo so okan ati eroyin ninu Jesu Kristi o so nipa alaafia olorun eyi ti o ju imoran gbogbo lo o ju ohun gbogbo ti a nri layika wa eyi ni o je ki okan wa ki o bale sugbon je ki o yi o wi pe ese ikeje yi o wa laarin ese ikefa ati ese ikejo bi o ba fe ni alaafia olorun yi o wo ese ikefa o wo ese ikejo o si se awon nkan ti awon ese wonyi ti won so fun wa gege bi omo olorun ninu ese ikefa e ma se aniyan ohunkohun sugbon ninu ohun gbogbo nipa adura ati ebe pelu idope e ma fi ibere yin han fun olorun bi a ba ni wahala tabi isoro gege bi omo olorun ki a mo we pe jesu ti pese ohun gbogbo fun wa ki a ma fi awon ibere wa ki a ma fi siwaju olorun pelu idope o ni be a ba se be o ni alaafia olorun ti o ju imoran gbogbo lo yo wa ninu okan wa ati ninu ero wa o ni sugbon ki se adura nikan ninu ese ikejo lakotan ara ohunkohun ti se oto ohunkohun ti se owo ohunkohun ti se tito ohunkohun ti se mimo ohunkohun ti se fife ohunkohun ti se ti irohin rere bi iwa tito kan ba wa bi iyin kan ba se wa e ma gba nkan won yiro leyin igba ti a ba ti gbadura nipa awon idamu nipa awon wahala ti o wa ni igbesi aye wa o ni awon nkan ti o ye ki a ma ro nitori wi pe eni ti o ba nro irokoro ko le ni alaafia eni ti o ba nro nkan lori wi pe ele isele to nso bayi iru eni be ko ni le ni alaafia ninu okan re o ni sugbon lakotan ara bi a ba fe ni alaafia ti a so ninu ese ikeje o ni awon nkan wonyi ni ki a ma gbaro ninu okan wa awon nkan ti se oto awon nkan ti o ni owo awon nkan ti o se tito awon nkan to je pe mimo ni won awon nkan ti o si ni ife ati be lo ni o ye ki a ma gbaro ninu okan wa bi a ba ni alaafia yi alaafia yi o wa ninu okan wa ni igba gbogbo ki se nigba ti owo wa nikan ki se nigba ti ise wa nikan ki se nigba ti awon ore yi wa ka ti won toju wa nikan sugbon ni igba gbogbo ni iru alaafia yi yo wa ni okan wa Tesalonika keji ori keta lati ese ikerindinlogun nje ki oluwa alaafia ti kara re ma fun yin ni alaafia ni igba gbogbo lona gbogbo ki oluwa ki o pelu gbogbo yin nihin ni o so fun awe pe alaafia bi o ba je wo pe ni toto olorun ni o fun wa ni iru alaafia be wi pe alaafia yi yo wa ni igba gbogbo yala awon ota ye wa ka ni tabi wahala lodoju ko wa tabi o dabi eni wo pe airisese lo nyo wa lenu bi a ba ti ni igbala ti a se fi okan wa si odo olorun ti a fi gbogbo awon ibere wa pelu idope ti a fi si waju olowa ti a se ro ohun ti o ye ki a ro ti a rin iru irin ti o ye ki omo olorun onigbagbo ki o rin o ni alaafia ojojumo alaafia igba gbogbo alaafia nibi gbogbo yo wa pelu wa ibaje ninu ile isin ibaje ninu ile wa ibaje nibi ise tabi nibi kibi wi pe alaafia yo je ti wa Isaiah nso fun wa bi iru alaafia yi bi o se le ma san bi odo ninu okan wa Isaiah ori ikerindinlogbon ese iketa Isaiah ori ikerindinlogbon ese keta iwo pa mo le alaafia pipe ọkàn ẹni tí ó simi lé ọ nítorí tí ó gbẹ́kẹ̀ lé ọ bí a bá gbẹ́kẹ̀ lé ọlọ́run bí a mọ̀ wípé kò sí ohunkóhun tí ó lè ṣẹlẹ̀ tí ó kọjá agbára ọlọ́run tí a gbẹ́kẹ̀ lé tí a simi lé tí a sì ń wo àwọn ìlérí rẹ̀ tí a ń dúró lórí àwọn ìlérí rẹ̀ tí ò lè yẹ̀ ó ní yóò pa wá mọ́ ní àlàáfíà pípé ṣùgbọ́n ó tún kó mìíràn tí Isaiah ń sọ fún wa nínú orí kejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún wípé a ní láti jẹ́ ẹni tí ń ṣiṣẹ́ òdodo ẹni tí ń rin ìrìn tí ó yẹ ìwà ọmọ ọlọ́run ó ní láti wà ní ìgbésí ayé wa bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni a fẹ́ wà ní àlàáfíà nígbà gbogbo àlàáfíà pípé nítorí ẹni tí ó bá tọwọ́ bọ ẹ̀ṣẹ̀ dandan ni kí àlàáfíà kí ó fi sílẹ̀ nínú Isaiah orí ìkejìlélọ́gbọ̀n ẹsẹ̀ ìkẹtàdínlógún ó ní iṣẹ́ òdodo yóò sì jẹ́ àlàáfíà èso òdodo yóò jẹ́ ìdákẹ́jẹ́ ohun ààbò títí láé ó ń sọ nípa òdodo bí o bá jẹ́ ọmọ ọlọ́run kì í tún lọ sínú ẹ̀ṣẹ̀ ó ní ẹni tí a bí nípa ti ọlọ́run kì í dẹ́ṣẹ̀ kò sì lè dẹ́ṣẹ̀ nítorí wípé ẹ̀mí ọlọ́run àti ìyẹ ọlọ́run ó ń gbé inú rẹ̀ bí a bá ń gbé nínú òdodo bí a bá ń rin ìrìn òdodo a ń sọ̀rọ̀ òdodo kò sí irọ́ lẹ́nu wa a kì í ṣèké ṣùgbọ́n a rìn gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run ó ní iṣẹ́ tí òdodo máa ń ṣe ni wípé yóò jẹ́ kí a wà ní àlàáfíà èso tí òdodo máa ń so yóò jẹ́ ní ìdákẹ́jẹ́ àti ìsinmi ìdákẹ́rọ́rọ́ ìbalẹ̀ ọkàn àti àlàáfíà bí a ti mẹ́nu kan òdodo bí a sì ti mẹ́nu kan èso òdodo ó rán wa létí àwọn èso ti ẹ̀mí wípé bí a bá jẹ ọmọ ọlọ́run a ó máa so èso ẹ̀mí nínú ìgbésí ayé wa bí o bá jẹ́ ẹni tí ó ń ka bíbélì o mọ̀ wípé èyí wà nínú Galatia orí karùn-ún ẹsẹ̀ ìkejìlélógún ṣùgbọ́n èso ti ẹ̀mí ni ìfẹ́ ayọ̀ àlàáfíà ìpamọ́ra ìwà pẹ̀lẹ́ ìṣoore ìgbàgbọ́ nítòótọ́ ni a ti mọ àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n àwọn ẹlòmíràn wọ́n máa ń sá káàkiri wọ́n ń fẹ́ àlàáfíà báwo ni a ṣe ní àlàáfíà ìkíní ni wípé ó yẹ kí a ti di ẹni nípa ti ẹ̀mí ẹni tí a ti gba ọkàn rẹ̀ là ẹni tí ayé rẹ̀ ti yí padà ẹni tí ẹ̀mí ọlọ́run tí ó ń gbé inú rẹ̀ tí ó sì ń jọba nínú rẹ̀ bí ó bá jẹ́ wípé ní tòótọ́ ni ẹ̀mí ọlọ́run ń gbé inú wa àwọn nǹkan kan wà tó ń láti máa farahàn èyí ni ìfẹ́ ìfẹ́ ní láti wà nínú ọkàn wa bí ò bá sí ìfẹ́ nínú ọkàn wa bó bá jẹ́ wípé ìkórira ló wà nínú ọkàn wa àlàáfíà ò lè sí nínú ọkàn tí ìkórira tàbí owó jíjẹ tàbí ọ̀tẹ̀ tí ó ti ń jọba ó ní ayọ̀ ọlọ́run ayọ̀ ìgbàlà ọlọ́run ó ní láti wà nínú ọkàn wa bí kò bá sí ayọ̀ ìgbàlà ọlọ́run nínú ọkàn wa àlàáfíà tí a ń sọ nípa rẹ̀ yìí kò lè wà níbẹ̀ ó ní ìpamọ́ra ní láti wà ẹni tí ò nípamọ́ra ẹni tí ó jẹ́ pé onínú fùfù ni kò lè ní àlàáfíà ìwà pẹ̀lẹ́ àti ìṣoore àti ìgbàgbọ́ àti ìwà tútù ìkóra ẹni ní ìjánu àwọn nǹkan wọ̀nyí ni yóò wà ní ìgbésí ayé wa nígbà náà ni àlàáfíà yóò lè ráyè jókòó nínú ìgbésí ayé wa nítorí bẹ́ẹ̀ ẹ jẹ́ kí a mọ̀ wípé àlàáfíà kò dá dúró gedegbe gẹ́gẹ́ bí onìkan ṣùgbọ́n ó fara rọ àwọn nǹkan mìíràn bí ìfẹ́ bí ayọ̀ bí ìpamọ́ra bí ìwà pẹ̀lẹ́ bí ìṣoore bí ìgbàgbọ́ bí ìwà tútù bí ìkóraẹni ní ìjánu nínú ọkàn àwọn tí ó jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ ọlọ́run nínú Isaiah tí a ti ń kà tẹ́lẹ̀ Isaiah orí ìkejìdínníàádọ́ta 48 Isaiah orí ìkejìdínníàádọ́ta ẹsẹ̀ ìkejìdínlógún ó ní ìbá ṣe pé ìwọ fi etí sí òfin mi nígbà náà ni àlàáfíà rẹ ìbá dàbí odò àti òdodo rẹ bí ìgbì omi òkun ó ní bí ó bá ṣe wípé a fi etí sí òfin ọlọ́run a kọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run a sì mú àwọn nǹkan wọ̀nyí lò a sì jẹ́ kí ó jẹ́ ohun tí a ń fi sí ìṣe ó ní nígbà náà àlàáfíà wa yóò dàbí odò àti òdodo wa yóò dàbí ìgbì omi nítorí bẹ́ẹ̀ ni a ṣe tẹ̀ ẹ́ mọ́ wa létí wípé ìdàpọ̀ àti rírìn déédéé pẹ̀lú ọlọ́run àlàáfíà ni yóò fún wa ní àlàáfíà nínú ọkàn àti nínú ayé wa nínú kristi nígbà tí a bá ń gbénu kristi
1: ti oro Kristi n gbe nu wa ti arin gege bi Kristi ti lana sile fun awa omo igbala oni nigba na ni Olorun alaafia yo fun ni alaafia Olorun ti o ju imoran gbogbo lo bi a ba fi ohun gbogbo si ikawo Olorun ti a fi sabe akoso Olorun a o ti pase be ni iriri alaafia ti ko ni afiwe a ko ni ni aniyan kankan bi a ba mo daju pe ohun yo ma sakoso ohun gbogbo ti bi o ti to ninu Kristi nikan ninu gbegbe inu re ninu oro re nikan ni a ri we pe alaafia wa wa ijile ma ja loju omi okun ṣugbọn labẹ ninu ibu okun ni sale lohun idakeje ati iparoro alaafia yo wa yi o si sele ninu aye wa nigbati omo alade alaafia bi o ba njoba lai lorogun ninu igbese aye wa nigbati olorun alaafia funra re papa bi o ba ni idapo pelu wa lai si idiwo iru alaafia ti o jinle be ti o si pe ti o si ba wa kale iru alaafia yi ni olorun pese fun awon ti o je tire iru awon eni be won ni alaafia ninu okan ninu emi won ninu eri okan won nigba gbogbo bawo ni o se dara to bi eni kokan wa bi a ba lakaka bi a ba gbadura lati ri wipe iru alaafia yi o je ti wa ki a to lo si ipa iketa mo fe fi ohun kan han wa wipe eni ti o ba je onigbagbo ni tooto a ma ni alaafia ikini alaafia pelu olorun ikeji alaafia pelu awon ara eyi ni pelu awon onigbagbo bi tire iketa alaafia ninu ebi ikerin alaafia pelu eniyan gbogbo bi a ba so wipe a je omo olorun ṣugbọn ti a o le ba omo olorun bi ti wa gbe ti o je wipe ariyanjiyan ija ijiyan lo ma wa laarin wa o ma nse wa ni kayefi nitori wipe bi a ba je ti olorun ni tooto o ye ki alaafia ki o wa pelu awa ati olorun alaafia pelu awa ati awon ara alaafia ninu ebi alaafia pelu eniyan gbogbo ki a wo iwe mimo ninu Agai lo ti nso fun wa Agai ori keji Agai eyi wa ni bi o ba tin lo si ipari majemo lailai Agai ori keji ese ikesan oni ogo ile ikeyin yi yo poju ti isaju lo li olowo awon omogun wi nihiyi li emi o si fi alaafia fun ni li olowo awon omogun wi ohun ti olorun so nihin ni we pe awon omo israeli won pejopo won gboran si olorun lenu won si ko ile isin ti olorun fe ki won ki o ko olorun wa fi ogo re ati agbara re ati ola re o fi si iru ile be oni nigba ti won ba npejo gege bi awon ara ninu olowa gege bi awon ti o gba olorun kan na gbo awon ti o gba eko kan na gbo oni nihin yi li mi o fun yin li alaafia nitori be bi a ba je omo olorun gba ti a npejo pelu awon omo olorun yala ninu ekun wa yala ni idapo oju ole bi o ba je pepe ni tooto ni eni kokan wa ti a wa ni idapo oju ole yi bi a ba mo olorun bi a ba je ti olorun ani lati ni alaafia pelu ara wa ninu romu ori kejila romu ori kejila ninu ese ikejidinlogun romu ori kejila ese ikejidinlogun o n so fun awe pe bi o le se bi o ti wa ni ipa ati yin e ma wa le alaafia pelu eniyan gbogbo o n so fun awe pe awa ti a je omo olorun a je omo alaafia ki se awa ni o ye ki a ma ba ija tabi odiyan o kimi mi o ni ki o ko ye ki o ma ba iru nkan be lowo wa tabi pe ki a ma ba enikeni se ota o ni awa ti a je omo olorun bi o ti wo ki ori bi o ti le se bi o ti wa ni ipa wa ki a ma gbe le alaafia pelu eniyan gbogbo o wa nso we pe bawo ni a ti ri ti awon ti o fi wa se ota tabi o fi ara won se ota fun wa bawo ni a ti ri ti won si nje o se se ki a wa ni alaafia pelu iru awon eniyan be o se se bi a ba je omo olorun nitori owe nso fun wa ninu ori kerindinlogun owe ori kerindinlogun ese ikeje nigba ti ona eniyan ba wo olowa òun a mú àwọn ọ̀tá rẹ̀ pàápàá wà pẹ̀lú rẹ̀ ní àlàáfíà. Ohun tí ó ń sọ fún wa bí o bá fi iyè sí ohun tí a ń kà, ọ̀rọ̀ tí a pè ní pàápàá, ó ń sọ fún wa wípé nígbà tí ọ̀nà ènìyàn bá wo Olúwa, òun a mú gbogbo ènìyàn kí wọn kí ó wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Ó wá ń sọ fún wa wípé pàápàá àwọn ọ̀tá rẹ̀ yóò mú wọn wà ní àlàáfíà pẹ̀lú rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yé wa wípé àwa tí a ti jẹ ọmọ Ọlọ́run nípa ìwẹ̀nùmọ́ ìsọdọ̀tun ẹ̀jẹ̀ Jésù Kristi olùṣọ́ àgùntàn àwọn àgùntàn tí a jí dìde kúrò láti inú òkú, wípé ó ṣeéṣe kí ó wẹ̀ wá mọ́, ó ṣeéṣe kí ó sọ wá dọ̀tun, ó ṣeéṣe kí ó yí ìgbésí ayé wa padà, kí a wà ní àlàáfíà pẹ̀lú Ọlọ́run, àlàáfíà pẹ̀lú àwọn ará, àlàáfíà nínú ẹbí, àlàáfíà pẹ̀lú àwọn tí wọ́n ń gbé láyìíká wa. Nísinsìnyí à ń padà sínú Hebreu orí kẹtàlá ẹsẹ̀ ìkọkànlélógún, a ń wo ipá kẹta nínú ẹ̀kọ́ wa, àìlábàwọ́n àti ìwà bí Ọlọ́run. Kí ni àdúrà tí apostelì tí ó ń gbà fún àwọn olùka epistelì tí ó kọ ránṣẹ́ sí wọn? Wò ó, ó ní kí ó mú yín pé nínú iṣẹ́ rere gbogbo láti ṣe ìfẹ́ rẹ̀, kí ó má sì ṣe kí ó máa ṣiṣẹ́ ohun tí í ṣe ìtẹ́wọ́gbà nínú rẹ̀, nínú wa níwájú rẹ̀, nínú wa nípasẹ̀ Jésù Kristi ẹni tí ògo wà fún láé àti láéláé. Bí o bá wo ẹsẹ̀ yìí, ohun kan ni ó jẹ́ kí ó yé wa wípé ìkíní, láti jẹ́ pípé kò ṣeé ṣe láì jẹ́ wípé o jẹ́ ẹni tó ń gbàdúrà. Ó ṣeéṣe kí o kọ́ ẹ̀kọ́ bíbélì nípa ìsọdi mímọ́, nípa ìsọdọ̀tun, nípa wípé kí a ṣe ẹni pé, àti nípa wípé kí a ní ẹ̀rí ọkàn rere tàbí kí ọkàn wa kí ó funfun ju snow lọ. O lè kọ́ ẹ̀kọ́ yìí lójoojúmọ́ ní àkókò ìpàgọ́ tàbí nínú ìjọ. Bí o bá jẹ́ ẹni tí gbàdúrà, kò lè ṣeéṣe, nítorí a rí níhìn wípé kí ohun yìí kí ó lè ṣeéṣe ni Paul fi ń gbàdúrà wípé kí Ọlọ́run àlàáfíà kí ó mú yín pé. Èyí ni àkọ́kọ́. Ìkejì ni pé bí o bá ṣe wá pé ohun tí a ń pè ní pípé yìí, èyí kì í ṣe pípé ti áńgẹ́lì, èyí kì í ṣe pípé ti Ádámù nígbà tí ó wà nínú ọgbà Ídẹ́nì, èyí kì í ṣe pípé tí a ó ní nígbà tí a bá dé ọ̀run tí a rí Ọlọ́run lójúkojú. Ó ń sọ pípé, ó ṣàlàyé ohun tó ń sọ fún wa nínú ìkin pípé yìí ni nínú iṣẹ́ rere gbogbo. Ó nígbà tí a bá sọ wá di mímọ́, tí a bá sọ wá di pípé, a ó ní iṣẹ́ rere, gbogbo iṣẹ́ ọwọ́ wa yóò jẹ́ rere. Iṣẹ́ wa sí aládùúgbò ni, iṣẹ́ wa sí aráalé wa ni, iṣẹ́ wa sí ọkọ tàbí sí aya, iṣẹ́ wa sí ẹnikẹ́ni yóò jẹ́ iṣẹ́ rere. Ìkejì, láti ṣe ìfẹ́ rẹ̀. Ohun tí a ń pè ní pípé nìyí, wípé a mọ ìfẹ́ Ọlọ́run, ìwọ kò gbọdọ̀ jalè, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣojú kòkòrò, èyí ni ìfẹ́ Ọlọ́run. Ìwọ kò gbọdọ̀ ṣe ohunkóhun tí ó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run, èyí ni ìfẹ́ Ọlọ́run. Láti ṣe ìfẹ́ rẹ̀. Àwọn wo ni a ń pè ní pípé? Ìkíní, àwọn tí ó ní iṣẹ́ rere gbogbo. Ìkejì, àwọn tí ń ṣe ìfẹ́ rẹ̀ nígbà gbogbo. Ìkẹta, láti máa ṣe ohun tí ń ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀. Níwọ̀n bí Ọlọ́run ti fún alé orí ọ̀fẹ́, tí ó ti ṣe iṣẹ́ orí ọ̀fẹ́ nínú wa, tí a sì ń ṣe ohun tí ó ṣe ìtẹ́wọ́gbà níwájú rẹ̀, èyí ni à ń pè ní pípé. Ó ní à ń ṣe nípasẹ̀ Kristi. Èyí kì í ṣe wípé nínú agbára wa tàbí nínú òye wa tàbí nínú wípé a mọ̀ ọ́ ṣe. Ó ní bí a bá gbẹ́kẹ̀lé Ọlọ́run tí a gba Jésù Kristi bọ́, tí ẹ̀jẹ̀ rẹ̀ tí ó wẹ̀ wá nù, ó ní yóò jẹ́ nípa ti Jésù Kristi. Ó wá ń sọ wípé iṣẹ́ rere bẹ́ẹ̀ àti pípé bẹ́ẹ̀ àti iṣẹ́ tó jẹ́ ìtẹ́wọ́gbà bẹ́ẹ̀ yóò mú ògo wá fún Ọlọ́run, ẹni tí ògo wà fún láé àti láéláé. Ǹjẹ́ ó ṣeéṣe kí a tọ́ka sí àwọn kan tí Ọlọ́run ti ṣe irú iṣẹ́ ìsọdọ̀tun, ìsọdi mímọ́ bẹ́ẹ̀, àṣepé bẹ́ẹ̀ nínú ìgbésí ayé wọn, tí ó jẹ́ wípé àwọn pàápàá wọ́n ní àfijọ ohun tí a ń sọ nípa rẹ̀ yìí? Bẹ́ẹ̀ ni nínú àwọn ọba kìíní orí kẹjọ, ẹ jẹ́ kí a ṣe bíbélì wa, àwọn ọba kìíní orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta 61. Orí kẹjọ ẹsẹ̀ ìkọkànlé ní ọgọ́ta. Nítorí náà, ẹ jẹ́ kí àyà yín kí ó pé pẹ̀lú Olúwa Ọlọ́run wa, láti máa rìn nínú àṣẹ rẹ̀ àti láti máa pa òfin rẹ̀ mọ́ bíi ti òní. Àwọn wọ̀nyí wọ́n jẹ́ ìwúrí fún ẹni tí ó ń sọ̀rọ̀ yìí. Ó ní ohun tí wọ́n ṣe, wọ́n rìn nínú àṣẹ Ọlọ́run, won si pa ofin olorun mo oni gege bi a ti se le oni bi o ba di ola ki a se be bi o ba di otun la ki a se be ose tin bo ki a se be ni ojo wa gbogbo ki a ma se be e je ki aya yin ki o pe pelu olowa olorun wa lati ma rin ninu ase re ati lati ma pa ofin re mo bi ti ojo oni ari awon wonyi wo pe won ni ore ofe lati se nkan yi awa paapa o ye ki a mo we pe ore ofe wa fun eni kokan wa lati je pepe ninu orin dafidi ori kan o le 100 orin dafidi ori kan le 100 ese ikeji ati ese iketa o nso fun a wepe emi o ma rin pelu emi o ma rin rin mi pelu ogbon li ona pipe nigbawo li iwo o to mi wa emi o si ma rin ninu ile mi pelu aya pipe o ntun so fun ani wepe nigba ti o ba wa ni ile ti enikeni o ri ohun sugbon ti oju olorun lati oke ti o wo ohun ohun o ma rin owo ma so owo ma se gbogbo ise ninu ile pelu okan pepe aya pepe emi ki yo gbe ohun boboro si waju omi emi ki yo gbe ohun kan ti o mu mi lo sinu ese iba je aworan sinima tabi ohun miran emi ki yo gbe won si waju omi emi korira ise awon ti o yapa ki yo si fara mo mi sugbon bawo ni o se le se fun wa ki a le je pepe ti an gba ladura ninu eko ti an ko loni bi abaje eni ti o fara mo oro olorun ti a si mo we pe ko si ohun kon to soro fun olorun lati se a mo we pe ohun kon ti olorun ba pa lase we pe ki a se o ti fun wa ni awon nkan kan ti a le se awon ojuse kan ati awon anfani ti a le mulo ti o le je ki a je pepe gege bi o ti nso ki a wo efeso ori kerin ese ikokanla ati ese ikejila o si ti fi awon kan fun ni bi apostoli awon miran bi woli awon miran bi evangelist ati awon miran bi oluso agutan ati oloko ni fun ase pe awon eniyan mimo nitori be nitori eyi ni olorun se fun wa ni awon ti won ko wa ni eko ro olorun awon ti won dari wa awon ti won je ki a mo ofin olorun ati ife olorun ki o ba le se wa pe pelu awon eko ti a ngbo kolose ori kini ese ikeji din logbon eni ti awa n wa so re ti a si n ko olukuluku eniyan ti a si n ko olukuluku eniyan ninu ogbon gbogbo ki a le mu olukuluku eniyan wa wa ni iwa pipe ninu Kristi Jesu je ki a ranti wo pe ninu Jesu ni a ti le ni pipe yi bi a ba ni igbala bi a ba ni isodimo ti a wa ninu Jesu ti oro Jesu ti o n gbinu wa ni pipe yi ni o seese ninu Kolose ori kerin Kolose ori kerin ese ikejila o ni Epafra eni ti ise okan ninu yin iranse Kristi n ki yin o n fi iwa ya ija gbadura nigba gbogbo fun yin ki eyin ki o le duro ni pipe ati ni kikun ninu gbogbo ife olorun eyin je ki o tun ye wa wepe bi a ba duro ninu ife olorun ni ekun rere wepe pipe yi ti a nso yo le je ti wa nitori wepe ise olorun ni ninu Timothy 2 ori keta ese ikerindinlogun ati ese iketadinlogun gbogbo iwe mimo ni o ni imisi olorun ti o si le ere fun eko ati fun ibawe ati fun itoni fun ikoni ti o wa ninu ododo ki eni olorun ki o le pe nitori be ni a se fun wa ni oro olorun bi o ba je eni ti ki ka oro olorun eni ti o ni ife si ikeko bibeli ko ni se se fun iru eni be lati je pipe nitori we pe nigba ti a ba ka oro olorun yo fi han wa awon ti o ku ni igbesi aye wa yo fi han wa awon ileri olorun yo fi han wa ise te je Jesu Kristi nse ninu okan eni keni ti o ba gbagbo yo fi han wa bi a se le di ileri olorun mu ninu adura wa ati we pe nigba ti a ba si lo siwaju olorun lati gbadura je Jesu ti n weni mo sisin soni dotun yo je ki a di pepe bi a ti mu eko wa wa si opin loni mo fe ki ese meji kan ki o wa ninu okan wa ki a le dimu bi a ti n lo sile ikini ni a ri ninu orin dafidi ori keta din logoji orin dafidi ori keta din logoji ese iketa din logoji 37 ma kiye si eni pipe ki o si ma wo eni diduro shinshin nitori alaafia li opin okunrin na o so fun wa isopo ti o wa laarin alaafia ati okan pipe alaafia ati sise ife olorun alaafia ati diduro gege bi omo olorun o ni ki a ma faramo ki a ma si fi ara wa se afiwe awon ti o rin ni ona pipe ki a ma je ki awon ore koriko san wa ki o je awon ti o n dagun la oro olorun awon ti o so we pe mo mo pe won o pe mo mo we pe eleyi o da sugbon eyan ni mi o ki so olorun o ni ki a ko iso iru awon eyan be ki a ko sile o ni ki a ma se akiyesi eni pipe ki a si ma wo eni diduro shinshin o ni nitori alaafia li opin iru eni be ki a wa paapa ki a ba le ni ohun ti o ma fun wa ni iwuri tabi ipeni nija we pe olorun ti o fun arakunrin yi ni ore ofe olorun ti o fun arabirin ni ore ofe lati ma rin ninu ife olorun lati ma se ohun ti o wa ni itewogba ni waju olorun o sese ki o se fun emi na ninu Peteru keji, ori keta, ese ikeni la, niturina olufe, bi enyiti nreti irun kanwa yi, emura giri, kia ba li ba anyili ala afia, li ailaba wan, ati ailabuku li ujure. Ori wepe, omeji ti atenomo loni ala afia, ati ailaba wan, ati ailabuko o nso wipe ko se ki se wipe ki a ni loni ki a ma ni lola o ni ki a dimu ki a je ki o wa ni igbese aye wa titi Jesu yo fi de nitori wipe Jesu Christi o n pada bo lekeji nitori na olufe awa ti a ti di omo eyin Christi ebi olorun bi eyin ti n reti bibo Jesu iru nkan won yi e mura giri ki a ba le ba yin li alaafia alaafia pelu olorun alaafia pelu awon ara alaafia ninu ebi wa alaafia pelu awon aladogbo wa ati ki a wa li ailaba won ati ailaboko ni oju re mo gbagbo we pe bi agbagbadura tokan olowa yo se nkan won yi fun aloruko Jesu nje olorun alaafia eni ti o mu oluso agotan lati awon agotan ti inu oko wa nipa eje majemo ayeraye ani oluwa wa Jesu ki o mu yin pe ninu ise rere gbogbo ati lati se ife re ki a ma sise ohun ti se itewogba ki a ma fi igba kankan se ohun ti ki se itewogba ni waju olorun ki a ma se ohun ti se itewogba ni waju re ninu wa nipase Jesu Christi eni ti ogo ati olawa fun lai ati lai mo gbadura we pe ki igbesi aye wa irin ese wa oro enu wa ohun gbogbo ti a nse ki o ma mu ogo ba olorun olowa wa ati baba wa eje ki a dide duro ki a so fun olorun iwo to ti nigbala o ye ki o mo we pe ninu igbala ninu ibalaja pelu olorun nibe ni alaafia wa bi o ba je elese oni idalebi o je ota olorun o ye ki o le gbadura ki eje Jesu Christi ki o le we omo ki eje Jesu Christi ki o mu awon egbin awon ese awon iri awon idalebi awon ohun ti o so mo ti ko je ki o se ife olorun ki o mu won kuro ni igbesi aye re eje Jesu Christi o le we omo o le se o pe eje Jesu Christi o le mu idalebi kuro o le je ki o ba olorun laja bi o ba gbadura tokan ti o si gbadura pelu igbagbo o ni alaafia pelu olorun idalebi yo kuro ota laarin iwa ti olorun yo kuro ogiri ikele ni ti o ya iwa ti olorun a o bi lule o si ni alaafia pelu olorun o ni alaafia pelu olorun nipa iwenumo eje Jesu o sese ki o ma si idalebi kankan ninu okan re nipa iwenumo eje Jesu o sese ki o die ni igbala ki o ba olorun laja ki o je ti olorun ni toto ranti we pe leyin ti o ba ti ni igbala isise kan iriri kan tun duro di o eyi ni isodi mimo isodo tun ninu okan pe ki a mu gbongbo ogbologbo ese ki a mu kuro ninu okan re ki a se o pe ki a we omo ki alaafia olorun ki o ma joba ninu okan re ki o le ma gbe igbesi aye alaafia pelu awon aladugbo pelu iyawo pelu oko pelu awon ana re pelu awon ti ejo nsise papo awon ti ejo wa ni isokan na awon ti won se nu ni bini si o awon ti won se sio si o ki o le ni alaafia pelu won o sese nitori won pe bi ona niyan ba wo olowa won ma awon ota re papa ki won ki o wa le alaafia pelu re gbadura we pe ki olorun fun ara re pelu ise abe atorunwa ise abe atokewa ise abe ore ofe ki o se o pe ninu ise rere gbogbo ninu ife re lati ma se on to ye fun itewogba ni waju olorun nipase kristi ni igba gbogbo ki gbogbo aye re gbogbo iwa re gbogbo oro enu re gbogbo ti o se ki o le ma mu ogo ati ola ati iyin ba olorun ti o gba o ti o si so di mimo bi o ba gbadura o daju wepe yo se fun o

0: fún un. Nígbà tí Esau gbọ́ ọ̀rọ̀ bàbá rẹ̀, ó fi igbe ńlá ńlata, ó sì sun ẹkún kíkorò gidigidi, ó sì wí fún bàbá rẹ̀ pé, "Súre fún mi, àní fún èmi pẹ̀lú, bàbá mi." Ó sì wí pé, "Arákùnrin rẹ̀ fi èrú wá, ó sì ti gba ìbùkún rẹ̀ lọ." Ó sì wí pé, "A kò pe orúkọ rẹ̀ ní Jákọ́bù ndan, nítorí ó jì mí ní ẹsẹ̀ ní ìgbà méjì yìí. Ó gba ogún ìbí lọ́wọ́ mi, sì kíyèsí ní ìsinsìnyí, ó sì gba ìrè mi lọ." Ó sì wí pé, "Ìwọ kò pa ère kan mọ́ fún mi." Isaki sì dáhùn, ó sì wí fún Esau pé, "Wo, èmi ti fi òun ṣe olúwa rẹ̀, àti gbogbo àwọn arákùnrin rẹ̀ ni èmi ti fi ṣe ìránṣẹ́ rẹ̀, àti ọkà àti ọtí wáìnì ni mo fi gbé e, ewo ni èmi wà ṣe fún ọ ní ìsinsìnyí, ọmọ mi." Esau sì wí fún bàbá rẹ̀ pé, "Ère kan ṣoṣo ni o ní, ìwọ bàbá mi, súre fún mi, àní fún mi pẹ̀lú, bàbá mi." Esau sì gbé ohun rẹ̀ sókè, ó sọkún. Isaki bàbá rẹ̀ sì dáhùn, ó sì wí fún un pé, "Wo, ibùjókòó rẹ̀ yóò jẹ́ ọ̀rá ilẹ̀, àti ibi èrè ọ̀run láti òkè wá. Nípa idà rẹ ni ìwọ máa gbé, ìwọ sì máa sin arákùnrin rẹ, yóò sì ṣe. Nígbà tí ìwọ bá di alágbára tán, ìwọ já àjàgà rẹ kúrò ní ọrùn rẹ." Esau sì kórìíra Jákọ́bù nítorí ìre tí bàbá rẹ̀ sú fún un. Esau sì wí ní ọkàn rẹ̀ pé, "Ọjọ́ ọ̀pọ̀ bàbá mi súnmọ́ etílé, nígbà náà ni èmi ó pa Jákọ́bù arákùnrin mi." A sì sọ ọ̀rọ̀ Esau àkọ́bí rẹ̀ wọ̀nyí fún Rebeka, òun sì ránṣẹ́, ó sì pe Jákọ́bù ọmọ rẹ̀ àbúrò, ó sì wí fún un pé, "Kíyèsí, Esau arákùnrin rẹ̀ ń tu ara rẹ̀ nínú ní tirẹ̀ láti pa ọ́, ǹjẹ́ ní ìsinsìnyí ọmọ mi, gbọ́ ohùn mi, sì dìde, sátọ Lábáni arákùnrin mi lọ sí Harani, kí o sì bá a jókòó ní ìjọ mélòó kan, títí ìbínú arákùnrin rẹ̀ yóò fi túká, títí inú arákùnrin rẹ̀ yóò fi tutù sí ọ, tí yóò sì fi gbàgbé ohun tí o fi ṣe é. Nígbà náà ni èmi ó ránṣẹ́ mọ́ ọ láti ibẹ̀ wá, èéṣe tí èmi ó fi fẹ́ ẹ̀yin méjèèjì kù ní ìjọ kan ṣoṣo." Rebeka sì wí fún Isaki pé, "Agara ayé mi mà dá mi nítorí àwọn ọmọbìnrin Heti. Bí Jákọ́bù bá fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Heti, bí irú àwọn wọ̀nyí ṣe nínú àwọn ọmọbìnrin ilẹ̀ yìí, ayé mi wà ti rí."
1: Jẹnẹsìsì orí 28. Isaki sì pe Jákọ́bù, ó sì súre fún un, ó sì kìlọ̀ fún un, ó sì wí fún un pé, "Ìwọ kò gbọdọ̀ fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Kenani, dìde lọ sí Padanaramu, sí ilé Betueli, bàbá ìyá rẹ̀, kí ìwọ kí o sì fẹ́ aya láti ibẹ̀ wá nínú àwọn ọmọbìnrin Lábáni, arákùnrin ìyá rẹ̀, kí Ọlọ́run Olódùmarè kí ó gbé ọ, kí ó sì mú ọ bí si, kí ó sì mú ọ rẹ̀ si, kí ìwọ kí o lè di ọ̀pọ̀lọpọ̀ ènìyàn, kí ó sì fi ìbùkún Abrahamu fún ọ, fún ìwọ àti fún irú ọmọ rẹ pẹ̀lú rẹ, kí ìwọ kí o lè ní ilẹ̀ náà nínú èyí tí ìwọ ń ṣe àtìpó tí Ọlọ́run fi fún Abrahamu." Isaki sì ran Jákọ́bù lọ, ó sì lọ sí Padanaramu sí ọ̀dọ̀ Lábáni, ọmọ Betueli, ará Síríà, arákùnrin Rebeka, ìyá Jákọ́bù, òun Esau. Nígbà tí Esau rí pé Isaki súre fún Jákọ́bù, tí ó sì ran lọ sí Padanaramu láti fẹ́ aya láti ibẹ̀, àti pé ó ti súre fún un, ó sì kìlọ̀ fún un wípé, "Ìwọ kò gbọdọ̀ fẹ́ aya nínú àwọn ọmọbìnrin Kenani," àti pé Jákọ́bù gbọ́ ti bàbá àti ti ìyá rẹ̀, tí ó sì lọ sí Padanaramu. Nígbà tí Esau rí pé àwọn ọmọbìnrin Kenani kò wú Isaki bàbá rẹ̀, nígbà náà ni Esau tọ Ishmaeli lọ, ó sì fẹ́ Mahalati, ọmọbìnrin Ishmaeli, ọmọ Abrahamu, arábìnrin Nebajotu, kún àwọn obìnrin tí ó ní. Jákọ́bù sì jáde kúrò láti Beersheba lọ, ó sì lọ sí ìhà Harani, ó sì dé ibì kan, ó dúró níbẹ̀ ní òru náà, nítorí oòrùn wọ̀, ó sì mú nínú òkúta ibẹ̀ náà, ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì sùn níbẹ̀ náà, ó sì láàlá, sì kíyèsí, agbé àkàsọ̀ kan dúró lórí ilẹ̀, orí rẹ̀ sì dé òkè ọrun, sì kíyèsí, àwọn áńgẹ́lì Ọlọ́run ń gòkè, wọ́n sì ń sọ̀kalẹ̀ lórí rẹ̀, sì kíyèsí, Olúwa dúró lókè rẹ̀, ó sì wí pé, "Èmi ni Olúwa Ọlọ́run Abrahamu bàbá rẹ, àti Ọlọ́run Isaki, ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ léènì, ìwọ ni èmi ó fi fún, àti fún irú ọmọ rẹ, irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀, ìwọ sì tàn kálẹ̀ sí ìhà ìwọ ọrùn, àti sí ìhà ìlà ọrùn, àti sí ìhà àríwá, àti sí ìhà gúúsù, nínú rẹ, àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Sì kíyèsí, èmi wà pẹ̀lú rẹ, èmi ó sì pa ọmọ ní ibi gbogbo tí ìwọ ń lọ, èmi ó sì tún mú ọbọ̀ wá sí ilẹ̀ yìí, nítorí èmi kì yóò kọ̀ ọ́ sílẹ̀, títí èmi ó fi ṣe èyí tí mo wí fún ọ tán." Jákọ́bù sì jí ní ojú ọrun rẹ̀, ó sì wí pé, "Olúwa ń bẹ ní ìhìn ní tòótọ́, èmi kò sì mọ̀." Ẹ̀rú sì bà á, ó sì wí pé,
2: "Ìhìn yìí ti ní ẹrù tó,
1: èyí kì í ṣe ibi òmíràn bí kò ṣe ilé Ọlọ́run, èyí sì ni ẹnubodè ọ̀run." Jákọ́bù sì dìde ní kùtùkùtù òwúrọ̀, ó sì mú òkúta tí ó fi ṣe ìrọ̀rí rẹ̀, ó sì fi lílẹ̀ fún ọ̀wọ̀n, ó sì ta òróró sí orí rẹ̀, ó sì pe orúkọ ibẹ̀ náà ní Bétélì, ṣùgbọ́n Lúsì ni orúkọ ìlú náà rí.

0: Jakobu si je je wipe, bi olorun ba pelu mi, ti o si pa mi mo ni ona yi ti emi nto, ti o si fun mi ni ohun jije ati aso bibura, ti mo si pada wa si ile baba mi ni alaafia, nje oluwa ni yo ma se olorun mi. Okuta yi ti mo fi lele se won ni yo si se ile olorun, ati ninu ohun gbogbo ti iwo fi fun mi, emi o si fi idamewa re fun o.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Genesis, ori ikokandinlogbon. Jakobu si mu ona ajo re pon. O si wa si ile awon ara ila orun. O si wo, si kiyesi kanga kan ninu oko. Si kiyesi agbo aguntan meta dubule ti. Nitori pe lati inu kanga na wa, ni won tin fi omi fun awon agbo aguntan. Okuta nla si wa ni enu kanga na. Nibe ni gbogbo awon agbo eran kojopo si. Wọ́n sì yí òkúta náà kúrò ní ẹnu kànga. Wọ́n sì fún àwọn àgùntàn ní omi. Wọ́n sì tún yí òkúta dí ẹnu kànga sí ipò rẹ̀. Jákọ́bù sì bí wọ́n pé, ẹ̀yin arákùnrin mi, níbo ni ẹ̀yin ti wá? Wọ́n sì wípé láti Harani ni a ti wá. Ó sì bí wọ́n pé, ẹ̀yin mọ Labani ọmọ Nahori. Wọ́n sì wípé àwa mọ̀. Ó sì bí wọ́n pé, àlàáfíà kí ó wà bí? Wọ́n sì wípé àlàáfíà ni. Sì kíyèsí Rákélì ọmọbìnrin rẹ̀ ń bọ̀ wá pẹ̀lú ọ̀wọ́ ẹran. Ó sì wípé kíyèsí. Ọjọ́ ń bẹ síbẹ̀, bẹ́ẹ̀ ni kò tó àkókò tí àwọn ẹran yóò wọjọ pọ̀. Ẹ fún àwọn àgùntàn ní omi kí ẹ sì lọ bọ̀ wọ́n. Wọ́n sì wípé àwa kò lè ṣe é títí gbogbo àwọn agbo ẹran yóò fi wọ́jọ pọ̀ tí wọ́n sì fi yí òkúta kúrò ní ẹnu kànga. Nígbà náà ni a lè fún àwọn àgùntàn ní omi. Nígbà tí ó sì ń bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, Rákélì dé pẹ̀lú àwọn àgùntàn bàbá rẹ̀, òun ni ó ṣàn ṣọ wọn. Ó sì ṣe nígbà tí Jákọ́bù rí Rákélì ọmọbìnrin Lábánì arákùnrin ìyá rẹ̀ àti àgùntàn Lábánì arákùnrin ìyá rẹ̀ ni Jákọ́bù sì súnmọ́ ẹbẹ̀. Ó sì yí òkúta kúrò ní ẹnu kànga. Ó sì fi omi fún gbogbo agbo ẹran Lábánì arákùnrin ìyá rẹ̀. Jákọ́bù sì fi ẹnu ko Rákélì ní ẹnu. Ó sì gbé ohun rẹ̀ sókè, ó sọ fún. Jákọ́bù sì wí fún Rákélì pé arákùnrin bàbá rẹ̀ ni òun, àti pé ọmọ Rèbékà ni òun. Ọmọbìnrin náà sì súré, ó sì sọ fún bàbá rẹ̀. Ó sì ṣe tí Lábánì gbúrò Jákọ́bù, ọmọ arábìnrin rẹ̀. Ó súré lọ ìpàdé rẹ̀. Ó sì gbá a mú, ó sì fi ẹnu kò ó ní ẹnu, ó sì mú wá sí ilé rẹ̀, òun sì ròyìn gbogbo nǹkan wọn ni fún Lábánì. Lábánì sì wí fún un pé egungun òun ẹran ara mi ni ìwọ ṣe ní tòótọ́, ó sì bá a jókòó ní ìwọ̀n oṣù kan. Lábánì sì wí fún Jákọ́bù pé ìwọ wa máa sìn mí ní asán bí, nítorí tí ìwọ iṣẹ́ arákùnrin mi, èlò ni owó iṣẹ́ rẹ wí fún mi. Lábánì sì ní ọmọbìnrin méjì, orúkọ ẹ̀gbọ́n a máa jẹ́ Líà, orúkọ àbúrò a sì máa jẹ́ Rákélì. Ojú Líà kò ní ẹwà. Ṣùgbọ́n Rákélì ṣe arẹwà, ó sì wuni. Jákọ́bù sì fẹ́ Rákélì, ó sì wí pé èmi ó sìn ọ́ ní ọdún méje nítorí Rákélì ọmọbìnrin rẹ àbí kẹ́yìn. Lábánì sì wí pé ó sàn láti fi fún ọ ju kí n fi fún ẹlòmíràn lọ, bá mi jókòó. Jákọ́bù sì sìn ní ọdún méje fún Rákélì, wọ́n sì dàbí ijọ́ mélòó kan ní ojú rẹ̀ nítorí ìfẹ́ tí ó fẹ́. Jákọ́bù sì wí fún Lábánì pé kí aya mi fún mi nítorí tí ọjọ́ mi pé kí èmi kí ó lè wọlé tọ̀ ọ́. Lábánì sì pe gbogbo àwọn ènìyàn ibẹ̀ jọ, ó sì ṣe àsè, ó sì ṣe ní alẹ́, ó mú Líà ọmọbìnrin rẹ̀, ó sì ń tọ̀ ọ́ wá, òun sì wọlé tọ̀ ọ́ lọ. Lábánì sì fi Silpa ọmọ ọ̀dọ́ rẹ̀ fún Líà ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀, ó sì ṣe ní òwúrọ̀, wò ó, ó jẹ́ Líà. Ó sì wí fún Lábánì pé ewo ni èyí tí ìwọ ṣe sí mi yìí, nítorí Rákélì kí mo ṣe sìn ọ́, ǹjẹ́ èyí ti ṣe tí o fi ṣe èrú sí mi? Lábánì sì wí fún un pé a kò gbọdọ̀ ṣe bẹ́ẹ̀ ní ilẹ̀ wa láti sin àbúrò ṣáájú ẹ̀gbọ́n. Ṣé ọ̀ṣẹ́ ti eléyìí pé àwa ó sì fi fún ọ pẹ̀lú nítorí ìsìn tí ìwọ sìn mí ní ọdún méje mìíràn sí? Jákọ́bù sì ṣe bẹ́ẹ̀, ó sì ṣe ọ̀ṣẹ́ rẹ̀ pé ó sì fi Rákélì ọmọbìnrin rẹ̀ fún un ní aya pẹ̀lú. Lábánì sì fi Bilha ọmọbìnrin ọ̀dọ́ rẹ̀ fún Rákélì ọmọbìnrin rẹ̀ ní ìránṣẹ́ rẹ̀, ó sì wọlé tọ Rákélì pẹ̀lú, ó sì fẹ́ Rákélì ju Líà lọ, ó sì sìn ní ọdún méje mìíràn sí. Nígbà tí Olúwa sì rí i pé a kórìíra Líà, ó ṣì ní inú, ṣùgbọ́n Rákélì yàgàn. Líà sì lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì sọ orúkọ rẹ̀ ní Reubeni, nítorí tí ó wí pé Olúwa wo ìyá mi ní tòótọ́, jẹ́ nítorí náà ọkọ mi yóò fẹ́ mi. Ó sì tún yún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé nítorí tí Olúwa ti gbọ́ pé a kórìíra mi, nítorí náà ni ó ṣe fún mi ní ọmọ yìí pẹ̀lú, ó sì sọ orúkọ rẹ̀ ní Simeoni. Ó sì tún lóyún, ó sì bí ọmọkùnrin kan, ó sì wí pé Nje, nigba yi ni oko mi yo fara mo mi. Nitori ti mo bi omo okunrin meta fun. Nitori na ni o se so oruko re ni Lefi. O si tun yun, o si bi omo okunrin kan. O si wi pe nigba yi ni mi o yin Oluwa. Nitori na ni a se so oruko re ni Juda. O si dekun bibi.
2: Genesis
0: ori ogbon. Nigba ti Rakeli ri pe ohun ko bimo fun Jakobu, Rakeli se ilara arabinrin re. O si wi fun Jakobu pe fun mi ni omo bi ko se be
3: emi o ku.
0: Jakobu si binu si Rakeli, o si wi pe emi a wa ni ipo Olorun eni ti o du oni omo bibi. O si wi pe o bi ha iranse birin mi wole to oni yo si bi lori ekun mi ki a le gbe mi ro pelu nipase re. O si fi Bilha iranse birin re fun ni aya. Jakobu si wole to Bilha si yun, o si bi omokunrin kan fun Jakobu. Rakeli si wi pe Olorun ti se idajo mi, o si ti gbo ohun mi, o si fi omokunrin kan fun mi pelu. Nitori na ni o se so oruko re ni Dani. Bilha iranse birin Rakeli si tun yun, o si bi omokunrin keji fun Jakobu. Rakeli si wi pe ijakade nla ni mo fi ba arabinrin mi ja, emi si da. O si so oruko re ni Naftali. Nigba ti Lea ri pe oun dekun omo bibi, o si mu Silpa iranse birin re, o si fi fun Jakobu ni aya. Silpa iranse birin Lea si bi omokunrin kan fun Jakobu. Lea si wi pe irede, o si so oruko re ni Gadi. Silpa iranse birin Lea si bi omokunrin keji fun Jakobu. Lea si wi pe alabukun fun ni emi, nitori ti awon omobirin yo ma pe mi ni alabukun fun. O si so oruko re ni Asheri. Ni akoko igba ikori alikama, Ribeni si lo. O si ri eso Mandraki ni ibe, o si mu won fun Lea iya re wa ile. Nigba na ni Rakeli wi fun Lea pe emi be o omi ninu Mandraki omo re. O si wi fun pe ii se nkan kekere ti iwo gba oko lowo mi, iwo si n fe gba Mandraki omo mi pelu. Rakeli si wi pe nitori na ni yo se sun ti o ni ale yi nitori Mandraki omo re. Jakobu si tinu oko de ni asale. Lea si jade lo ipade re, o si wi pe iwo ko le se aima wole to mi wa, nitori ti emi ti fi Mandraki omo mi be o ni owe. O si sun ti ni oru na. Olorun si gbo ti Lea, o si yun, o si bi omokunrin karun fun Jakobu. Lea si wi pe Olorun san oya mi fun mi, nitori ti mo fi iranse birin mi fun oko mi. O si pe oruko re ni Isakari. Lea si tun yun,
3: o si bi omokunrin kefa fun Jakobu.
0: Lea si wi pe Olorun ti fun mi ni ebun rere, nigba yi ni oko mi yo to ma ba mi gbe, nitori ti mo bi omokunrin mefa fun. O si pe oruko re ni Sebuluni. Nikeyin re ni o si bi omobirin kan, o si pe oruko re ni Dina. Olorun si ran ti Rakeli, Olorun si gbo ti re, o si si ni inu. O si yun, o si bi omokunrin kan, o si wi pe Olorun mu egan mi kuro. O si pe oruko re ni Josefu. O si wi pe ki Oluwa ki o fi omokunrin kan kun fun mi pelu. O si se nigba ti Rakeli bi Josefu tan, Jakobu si wi fun Labani pe ran mi jade lo ki emi ki o le ma lo si ibi ti mo ti wa ati si ile mi. Fun mi ni awon obirin mi ati awon omo mi, nitori awon eni ti mo ti nsin o, ki o si je ki n ma lo. Iwo sa mo isin ti mo sin o. Labani si wi pe duro, emi be o. Bi o ba se pe emi ri ore ofe ni oju re, joko, nitori ti mo ri pe Oluwa ti bukun fun mi nitori re. O si wi fun pe so iye owo ise re, emi o si fi fun o. O si wi fun pe iwo kan bi emi ti sin o, ati bi eran osin re ti wa lodo mi, die ni iwo sa ti ni ki n to de odo re. Oluwa si bu si ni opolopo fun o lati igba ti mo ti de. Nje ni isisin yi, nigba wo ni emi o pese fun ile mi? O si bi pe ki ni emi o fi fun o. Jakobu si wi pe iwo ma se fun mi ni ohun kan, bi iwo ba le se eyi fun mi, emi o ma bo, emi o si ma so agbo eran re, emi o la gbogbo agbo eran re ja loni, emi o mu gbogbo eran abila ati alami kuro nibe, ati gbogbo eran pupa rusurusu kuro ninu awon agutan, ati gbogbo eran alami ati abila ninu awon ewure. Eyi ni yo si ma se oya mi, ododo mi yo si je mi ni eri ni eyin ola. Nigba ti iwo wa wo oya mi, gbogbo eyi ti ko ba se abila ati alami ninu awon ewure ti ko si se pupa rusurusu ninu awon agutan, o na ni ki a ka si mi ni orun bi ole. Labani si wi pe wo, je ki o ri bi oro re. Ni ojo na ni o si ya awon obuko onitototo ati alami ati gbogbo awon ewure ti o se abila ati alami ati gbogbo awon ti o ni funfun die lara ati gbogbo oni pupa rusurusu ninu awon agutan. O si fi won le awon omo re lowo, o si fi irin ojo meta si agode meji ohun ti kala re ati Jakobu. Jakobu si n bo agbo eran Labani iyoku. Jakobu si mu opa igi poplari tutu ati igi haseli ati kesnuti, o si bo won ni abofin. O si mu ki funfun ti o wa lara awon opa na han. ó sì fi ọ̀pá tí ó gbó lélẹ̀ níwájú àwọn agbo ẹran ní ojú àgbàrá ní ibi ọkọ̀ ìmumi nígbà tí àwọn agbo ẹran wá mu omi kí wọn kí ó lè yún nígbà tí wọn bá wá mu omi. Àwọn agbo ẹran sì yún níwájú ọ̀pá wọn ni wọn sì bí ẹran onítòótòótó àti abìlà àti alámì. Jákọ́bù sì ya àwọn ọ̀dọ́ àgùntàn ó sì kọjú àwọn agbo ẹran sí onítòótòótó àti gbogbo onípupa rúsúrúsú nínú agbo ẹran Lábánì ó sì fi àwọn agbo ẹran sí ọ̀tọ̀ fún ara rẹ̀ kò sì fi wọn sínú ẹran Lábánì ó sì ṣe nígbà tí ẹran tí ó lera jù bá yún Jákọ́bù a sì fi ọ̀pá náà lélẹ̀ níwájú àwọn ẹran náà ní ojú àgbàrá kí wọn ó lè máa yún láàrin ọ̀pá wọn ni ṣùgbọ́n nígbà tí àwọn ẹran bá ṣe aláìlera òun kì í fi í sí bẹ́ẹ̀ ni àìlera ṣe ti Lábánì àwọn tí ó lera jẹ ti Jákọ́bù ọkùnrin náà sì pọ̀ gidigidi ó sì ní ẹran ọ̀sìn púpọ̀ àti ìránṣẹ́bìnrin àti ìránṣẹ́kùnrin àti ìbákasẹ àti kẹ́tẹ́kẹ́tẹ́.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ̀ lé ọ̀run. A dúpẹ́ wípé ẹ ti ràn wá lọ́wọ́ títí dé àkókò yìí. A dúpẹ́ àwọn ọ̀rọ̀ tí a ti gbọ́. A dúpẹ́ àwọn ohun tí ẹ ti ṣe fún wa. A dúpẹ́ fún àwọn ìbùkún ńláńlá tí ẹ ti fún ẹnì kọ̀ọ̀kan wa. A dúpẹ́ fún ìdánilójú wípé ẹ wà pẹ̀lú wa. A dúpẹ́ wípé ẹ ò fi wá sílẹ̀. A dúpẹ́ wípé bí a ti ń retí, bí a ti gbàdúrà tí a rọ̀ mọ́ ìlérí yín, wípé ẹ ti ṣe ohun tí à ń béèrè. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A sì ń gbàdúrà wípé àwọn ìbùkún tẹ̀mí tara èyí tẹ́ ti fún wa yóò jẹ́ àjẹmọ́nú lórúkọ Jésù wípé a ò ní pàdánù ohunkóhun tẹ́ ti ṣe fún wa. Bí a ti dé ìparí àwọn ètò wa fún ti ìpàgọ́ àjíǹde yìí à ń bẹ̀ yín wípé ọ̀rọ̀ tá ó gbọ́ nísinsìnyí kí ó ṣe iṣẹ́ àṣepé nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa. Bí ẹ ti rán wa jáde lọ láti ṣiṣẹ́ fún yín à ń bèrè wípé ọgbọ́n àti agbára àti òye àti ìtara láti ṣe iṣẹ́ náà pẹ̀lú ìtẹ́wọ́gbà ẹ ó fi fún ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù ni a gbàdúrà. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé ó mú wa rí ìbẹ̀rẹ̀ ó tún mú wa rí ìparí ìpàgọ́ wa. A sì dúpẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ ohun tí Ọlọ́run ti ṣe fún wa. Mo gbàgbọ́ wípé kò sí ẹni tó ń padà lọ sí ilé ní ọwọ́ òfo. A lè gbé ọ̀pá ebinisa wa sókè wípé títí dé yìí ni Olúwa ràn wá lọ́wọ́ dé. Bí a ṣe máa ń sọ ní ìlú wa wípé báyìí la ó máa rí a ò ní rí báyìí báyìí. A ti sọ nípa àgbélébò àti ìgbàlà wa. A ti sọ nípa àgbélébò àti ìsọdimímọ́ wa. Nísinsìnyí a fẹ́ sọ nípa àgbélébò àti iṣẹ́ ìsìn wa. Nínú Yohánù orí kejìlá ẹsẹ̀ ìkẹrin lé lógún ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín bí kò ṣe pé wóró àlìkámà bá bọ́ sínú ilẹ̀ tí ó sì kú ó wà ní òun nìkan ṣùgbọ́n bí ó bá kú a so èso ọ̀pọ̀lọpọ̀. Iṣẹ́ ìsìn Kristi èyí tí a ń sọ níhìn-ín tó tóbi jùlọ sí ayé àti sí ìjọ Ọlọ́run ó rọ̀ mọ́ àgbélébò àti ìrúbọ rẹ̀. Ikú Jésù ló mú ìgbàlà bá ara ayé. Ìrúbọ Kristi ló mú ìsọdimímọ́ bá ìjọ. Iyì àti Kristi jẹ ló fún wa ní iyì àti pé ìyọnu rẹ̀ ló fi iyì sí wa lẹ́nu. Nítòótọ́ gẹ́gẹ́ bí a ti kà á nípa Jésù tí a sì ń kà á nípa ìjọ àwa tí a jẹ́ ọmọ lẹ́yìn rẹ̀ ó ní bí kò ṣe wípé woro alikama ba bo sinu ile ti osiku yo wa li onikan oni sugbon bi woro alikama yi bi o ba bo sile ti o ba siku yo so eso opolopo bi atin so nipa jesu be na ni o ye ki a ma so nipa ti ara wa nitori wi pe ohun ti o sele si ori oni lati sele si awon eya ara bi awa na bi e ba fe se sesin ti o le so agbodo gbe agbodo se agbeyewo ogangan ibi ti agbelebo wa ninu ise isin wa awon ti won ba nko agbelebo ti won yeri fun agbelebo isoro tabi agbelebo asigbo tabi agbelebo inu ni bini ati ti inira won ko le se ise isin to moyan lori ninu ijoba olorun eje wi pe agbelebo ati ise isin wa won ma nlo ni fegbe kegbe won o le ya ara won bi o ba ti gbe agbelebo sile lori wi pe ise isin re koni je itewogba bi o ba ro ara loye bi ara ko ba di bi o ba di oku nigba na ni ise isin re ni o to le je itewogba ni waju olorun gege bi oro jesu Oluwa ati Olugbala wa ichi atika je ki aka ese ti o tele oni eni ti o ba fe mi re yo so nu ini eni ti o ba nse akeba je ara eni ti o ntojo ara ko fe isoro ko fe inu ni bini ko fe wahala ko fe asinigbo oni eni ti o ba nse be yo so emi re nu o wa nso fun awe pe eni ti o ba si korira emi re le aye yi ni yo pa mo titi de titi o fi di iye aini pekan ninu ese ikerin de logbon oni bi eni keni ba nsin mi ki o ma to mi leyin bi eni keni ba fe lati si oluwa ki o ma to oluwa leyin kini a npe ni tito oluwa leyin nitori pe tito leyin ati sisin won lo ni oju ona kan na ni luko ori kesan luko ori kesan ese iketa le logun o si we fun gbogbo won pe bi enikan ba nfe lati ma to mi leyin ki o se ara re ki o si gbe agbelebo re ni ijo gbogbo ki o si ma to mi leyin eje ki o ye wa wi pe lai si agbelebo ko si wi pe a nto leyin bi a o ba si to leyin a o le se ise fun olowa bi a o ba si se ise fun olowa a ki yo le dade lojo ikehin o wa ye wa nigba na wi pe lai si agbelebo ko si ade irora iya iponju ti a ba farada ninu ise isin wa si olorun ati si eniyan ni o mo ki ise isin wa ki o lere ifara eni robo ninu ise isin olorun o niye lori popo ni waju olorun bi a o se ma wo ipa meta ninu iwaasu oni eje ki a ma fi okan ba lo ikini sise ise isin pelu igboran ati gbigbe agbelebo sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ikeji sisin olorun ati ijo olorun pelu ifara eni robo sisin olorun pelu ijo olorun pelu ifara eni robo iketa sisa apon lati gba awon ti onula lona kona sisa apon lati gba awon ti onula lona kona bi asewo awon ipa mete ta won yi lori wipe ohun ti a npe ni agbelebo o ro mo ikookan ninu won an so nipa igboran an so nipa gbigbe agbelebo an so nipa ifara eni rubo asin so nipa sise apon ke wo ni okookan sise ise isin pelu igboran ati gbigbe agbelebo ki o yi eni kookan wa wipe aigboran o ma nba ise isin wa je aigboran o ma nje ki ise isin wa ki o ma ni itewogba ati kiko agbelebo kiko iya tabi inu ni bini o ma nje ki ise isin wa ki o ma je itewogba ni waju olowa sise ise isin pelu igboran ati gbigbe agbelebo awon ese bibeli ti afeka nisisiyi ni won so fun wa awon ohun ti ani lati se saju sisin olorun tabi saju sise ise isin si olorun ninu episteli kini si awon ara tesalonika ni anka ori kini ese ikesan episteli kini si awon ara tesalonika ori kini ese ikesan nitori pe awon ti kara won royin nipa wa iru iwole ti awa ti ni sodo yin bi eyin si ti yi pada si olorun kuro ninu ere kuro ninu iborisha kuro ninu ere lati ma sin olorun alaye ati otito oye wa nigba na we pe bi ki ba se we pe ako orisha sile gbogbo awon orisha to wa lowo wa ni le wa ni idile wa bi ki ba se pe ako won sile isin wa ko le je itewogba a ki sin olorun ki a tun ma borisha le kan na oye ki a mo we pe olorun ni oba ki a se ko gbogbo orisha sile ije we pe ki a ro gbogbo awon orogun to le ma ba olorun ta kangbon ki a ro won loye nitori we pe a ko le sin olorun pelu mamoni ninu luko ori kerin dilogun luko ori kerin dilogun ese iketala ko si iranse kan ti o le sin olowa meji aya sebi yo korira okan yo si fe ekeji tabi yo fi ara mo okan yo si yan ekeji ni ipo si eyin ko le sin olorun pelu mamoni ese ni lati kuro lowo wa ani lati di eni otun eni igbala ki a ko awon ohun ti oro olorun lodi si ki a ko won sile ki a to bere si ni se ise isin si olowa ninu Joshua ori ikerin le logun Joshua ori ikerin le logun ese ikerin la nje nitori na eberu olowa ki esi ma sin le ododo ati le otito ki esi mu orisa won ni kuro ti awon baba yin sin ni hakeji odo ni ati ni Egypt ki esi ma sin olowa bi ati so ninu majemu lailai be na ni antenu mo ninu majemu titun wi pe bi aba fe sin olowa ani lati ko ese sile ani lati ko ise ara sile asin ni lati ko awon orisa sile ese iketa le logun nje nitori na emu olorun ajiji ti nbe laarin yin kuro ki eyin si yi okan yin si olowa olorun israeli awon eniyan na si wi fun Joshua pe olowa olorun wa le awa o ma sin ohun re le awa o si ma gbo bi a ti ri awon kan wonyi oye wa wi pe lai si iriri atunbi iriri igbala tabi iyipada okan ti o daju ko sese lati sin olorun ni itewogba Deuteronomy ori kewa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun bi abati nka won ni ki iwo fun are ki o je ki emi olorun ki o ma tumo awon oro yi dele dele ninu okan re ki o mo awon ti olorun nbere ki o to di we pe o gbo wole ise ese olowa Deuteronomy ori kewa ese ikejila ati ese ogun nje nisisiyi Israeli kini oluwa re nbere lowo re bi ko se lati ma beru re bi yesi nkan akoko niyi we pe ki o ma beru oluwa olorun re ikeji lati ma rin li ona re gbogbo ki a to so wi pe ansin olorun ohun akoko ki a ma beru re ikeji ki a ma rin ni ona re gbogbo gbogbo ilana ti o la sile ki a rin ninu re oni lati ma fe ohun ti olorun ba fe ki a fe ohun ti olorun ba ko ki a ko o tun wa so fun a wi pe ati lati ma sin oluwa olorun re pelu aya re gbogbo ati pelu okan re gbogbo ori o meta to saju ki a to so wi pe a nsin olorun tabi a nse ise si olorun oni lakoko ki a beru re lekeji ki a rin ninu gbogbo ona re iketa ki a fe oni leyin na ni a o ma sin pelu gbogbo okan ati pelu gbogbo aya wa ni ese ogun ki iwo ki o ma beru oluwa olorun re oni ki iwo ki o ma sin o ran wa leti we pe ni sisin oluwa o lo papo pelu ki a ma beru oluwa ati ki a ma sin oni ki iwo ki o faramo ma se faramo orisa ma se faramo aye ma se faramo awon nkan to wa ninu aye oni ki a ma beru re ki a ma sin ki a ma faramo ninu Joshua ori kejilelogun Joshua ori kejilelogun ese ikarun kiki ki ekiye sara gidigidi lati pa ase ati ofimo ti Mose iranse Oluwa fifun yin lati fe Oluwa Olorun yin ati lati ma rin ni gbogbo ona re ati lati ma pa ase re mo ati lati ma faramo ati lati sin se ori ohun ti bibeli nso ju abere niko ki o to so fun a wi pe ki a ma sin oni lakoko ki a pa ase re mo ki a pa ofin re mo o tun so fun a wi pe ki a fe ki a ma yin ki a ma rin ni ona re gbogbo ati ki a tun ma pa awon ase re mo ki a faramo oni leyin na ki a ma sin pelu aya yin gbogbo ati pelu okan yin gbogbo nitori na eni kokan wa ti ati wa sin ti an gbaradi ti an mura sile ti an so wi pe a o sin oluwa o ye ki o ye wa wi pe ririn ninu ona oluwa sise igboran si oro olorun ati nini igbagbo igboran wi pe awon nkan wonyi lo ma nje ki ise esin wa ki o je ojulowo ati itewogba ni waju olorun ki wa ni eredi ti ani lati rin ti ani lati se ti ani lati huwa gege bi ati nso ninu bibeli gege bi ati ka eredi eyi ni wipe eni ti o ba je omo olorun eni ti o ba ti ni igbala toto ki se ti ara re mo o je ti olorun ninu Korinti kini ori kefa ese ikokandilogun ati ese ogun oni tabi eyin ko mo pe ara yin ni tempili emi mimo ti nbe ninu yin ti eyin ti gba lowo olorun eyin ki si se ti ara yin bi a ba ti di eni igbala bi oruko wa ba wa ninu iwe iye lorun bi a ba ni emi olorun ti o njeri pelu emi wa wi pe ati di omo olorun o nso fun a wi pe a ki se ti ara wa nitori ati ra yin ni iye kan nitori na eyin olorun logo ninu ara yin ati ninu emi yin ti se ti olorun o ye ki a mo ede enu eni ti o je onigbagbo ati iranse.